ìtàkùn ẹ̀ṣẹ̀ ní ìgbésí ayé wa. Ó ń fi wé ọkùnrin tí inú nì tí kò tí ìbá Jésù Kristì pàdé. Ó ń fi wé èyí irúgbìn ẹ̀ṣẹ̀ tí ó wà nínú ọkàn olúkúlùkù. Àwọn ẹ̀yà ara tí ó sì ń sọ ni àwọn nǹkan tí ó ń jẹyọ, àwọn ẹ̀ka igi tó ń jẹyọ láti gbòǹgbò ẹ̀ṣẹ̀. Èyí ni ó ń pè ní ẹ̀yà ara yín ti ń bẹ̀lé ayé. Ó sì ṣe àlàyé fún wa, ó sọ wípé àwọn ẹ̀yà ara tí a ń tọ́ka sí ni àgbèrè, ìwà èérí, ìfẹ́kúfẹ̀ẹ́, ìfẹ́ búburú, ojú kòkòrò tí í ṣe ìbọ̀rìṣà. Jẹ́ kí a wo Rómù orí kẹjọ ẹsẹ̀ ìkẹtàlá, ṣí bíbélì rẹ kíákíá. Rómù orí kẹjọ ẹsẹ̀ ìkẹtàlá, nítorí bí ẹ̀yin bá wà ní ti ara, ẹ̀yin ó kú, ṣùgbọ́n nípa ẹ̀mí, bí ẹ̀yin bá ń pa ìṣe ti ara run, ẹ̀yin ó yè. Ohun kan náà ni ẹ̀mí Ọlọ́run tún tọ́ka sí níhìn-ín, wípé bí a bá wà nípa ẹni ti ara, èyí jẹ́ wípé ẹni tí kò ní ẹ̀mí Ọlọ́run, ẹni tí kò tí ní ìyípadà ọkàn, bí a bá jẹ́ irú ènìyàn bẹ́ẹ̀, wípé a ó kú, kì í ṣe ikú ti ara ló ń sọ, ó ń sọ nípa ikú ti ẹ̀mí, wípé a ó yà wá ya Ọlọ́run, a ó kú. Wípé ṣùgbọ́n bí a bá ń pa àwọn ìṣe ti ara, bí a bá ń pa àwọn àgbèrè, bí a bá ń pa àwọn ìwà èérí, ìfẹ́kúfẹ̀ẹ́, ìfẹ́ búburú, ojú kòkòrò, bí a bá ń pa wọ́n run, tí a ò jẹ́ kí wọn kí ó tún gbérí ní ìgbésí ayé wa, wípé yíyè ni a ó yè. Yẹ kí a wo Gálátíà orí karùn-ún láti ẹsẹ̀ ìkọkànlélógún. Gálátíà orí karùn-ún láti ẹsẹ̀ ìkọkànlélógún. Ìkọkàndínlógún ṣe gáfárà fún mi. Ǹjẹ́ àwọn iṣẹ́ ti ara farahàn tí ṣe wọ̀nyí: panṣágà, àgbèrè, ìwà èérí, wọbìà, ìbọ̀rìṣà, òṣó, ìríra, ìjà, ìlara, ìbínú, asọ̀, ìṣọ̀tẹ̀, àdámọ̀, àránkan, ìpànìyàn, ìmọtí para, ìrédè òru, àti irú wọn ni àwọn ohun tí mo ń wí fún yín tẹ́lẹ̀. Gẹ́gẹ́ bí mo ti wí fún yín tẹ́lẹ̀ rí pé àwọn tí ń ṣe nǹkan báwọn ni kì yóò jogún ìjọba Ọlọ́run. Àwọn ọ̀rọ̀ tí a kà wọ̀nyí láti gbé Kólósè orí kẹta ẹsẹ̀ karùn-ún lẹ́sẹ̀, àwọn ni ó jẹ́ kí ó yé wa. Èdè tí Bíbélì lò nígbà tí ó pe àwọn nǹkan wọ̀nyí ní ẹ̀yà ara wa ti ń bẹ̀lé ayé, tí ó sì ń sọ fún wa wípé kí a máa pa wọ́n run, yẹ kí a tún padà sí Kólósè tí a ti ń bá bọ̀ orí kẹta ẹsẹ̀ karùn-ún. Nítorí náà, ẹ máa pa ẹ̀yà ara yín ti ń bẹ̀lé ayé run. Nítorí náà, bí àwọn àgbà, bí wọ́n bá ń sọ̀rọ̀, bí wọ́n bá fẹ́ fi òpin sí nǹkan tí wọ́n ń sọ, tí wọ́n sì fẹ́ fi àáké lé ìpinnu tí wọ́n mú lórí èyí tí wọ́n ti ń bá sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, wọ́n á sọ wípé nítorí náà, èyí jẹ́ wípé nítorí èyí tí a ti sọ sílẹ̀, nítorí èyí tí a ti gbọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, nítorí èyí tí lágbájá sọ, títẹ̀mẹ̀dù pápá tí ó fi kún, nítorí náà báyìí ni nǹkan tí a ó ṣe. Nígbà tí Pọ́ọ̀lù àpọ́sẹ̀lẹ̀ tó sọ wípé nítorí náà, nítorí kíni, ó ní nítorí wípé a ti jìyìn dìde pẹ̀lú Kristi lórí nínú ẹsẹ̀ kìíní. Nítorí wípé ó jẹ́ ìlépa ọkàn wa nísinsìnyìí láti máa ṣàfẹ́rí àwọn nǹkan tí ń bẹ lókè. Ẹsẹ̀ ìkejì, ó ní nítorí ẹ ti fẹ́ láti máa ronú àwọn nǹkan tí ń bẹ lókè. Nítorí wípé ẹ kò ní inú dídùn sí àwọn nǹkan tí ń bẹ nínú ayé mọ́, ó ní nítorí ẹ̀yin ti kú, àti nítorí a ti fi ìyẹ̀yìn pamọ́ pẹ̀lú Kristi nínú Ọlọ́run. Nítorí wípé ẹ ń retí ìpadàbọ̀ Jésù Kristì lẹ́ẹ̀kejì, ẹ sì ń retí wípé bí ó bá farahàn, ẹ̀yin pàápàá yóò farahàn pẹ̀lú rẹ̀ nínú ògo. Ó ní nítorí náà, bí a bá ní àwọn ìrètí nínú wa, nítorí náà ẹ máa pa àwọn ẹ̀yà ara yín tí ń bẹ̀lé ayé, kí ẹ máa pa wọ́n run. Ní ẹsẹ̀ karùn-ún yìí ni ó dárúkọ àwọn nǹkan márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀. Ìkíní, àgbèrè.

sínú ọkàn wa ọ̀rọ̀ wo ni yóò máa jáde lẹ́nu wa ní ọjọ́ tí àìsàn dé ọ̀rọ̀ tí yóò máa jáde ni wípé èmi ni olúwa ọlọ́run tí ó mú yín lára dá bí ọ̀rọ̀ yìí bá ti ń jáde láti ẹnu wa a ó gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ yìí nítorí wípé ọ̀rọ̀ yìí gan ọ̀rọ̀ ọlọ́run ni kì í ṣe ọ̀rọ̀ tiwa nígbà tí àìsàn bá dé ọ̀rọ̀ wo ni ó yẹ kí ó máa jáde lẹ́nu wa ọ̀rọ̀ ọlọ́run ni wípé èmi kì yóò kú ikú kíkú kan ṣùgbọ́n èmi ó wà láàyè èyí jẹ́ wípé a ń retí ìmúláradá láti ọ̀dọ̀ ọlọ́run nígbà tí àìsàn bá dé ọ̀rọ̀ wo ni yóò jáde lẹ́nu wa bí a bá ti ń to ọ̀rọ̀ ọlọ́run sínú ọkàn wa ọ̀rọ̀ tí yóò jáde ni wípé bí a bá gbàdúrà fún aláìsàn wípé yóò rí ìwòsàn àdúrà ìgbàgbọ́ yóò sì wo aláìsàn náà sàn èyí ni a fi ń sọ fún wa wípé bí ọ̀rọ̀ ọlọ́run bá wà ní ọkàn wa kí a ti tò ó sí ọkàn wa kí a tò ó sí àyà wa kí ọjọ́ ibi ọjọ́ wàhálà ọjọ́ àjálù ìpọ́njú kí ó tó dé ọ̀rọ̀ ọlọ́run ni tí a ti gbà sí ọkàn wa ni yóò máa jáde èyí ni a rí nípa àwọn wòlíì wípé ọ̀rọ̀ tí ó ń jáde láti ẹnu wọn kì í ṣe àròsọ kì í ṣe ọ̀rọ̀ ti ara wọn kì í ṣe ọ̀rọ̀ ti ẹnìkan tí ó gbélé wọn lọ́wọ́ ó jẹ́ ọ̀rọ̀ ọlọ́run bí àwa pàápàá bá fẹ́ ní agbára a sì fẹ́ ní àṣẹ gẹ́gẹ́ bí àwọn wòlíì ohun àkọ́kọ́ tí a ní láti mú ṣe ni wípé kí a gba ọ̀rọ̀ ọlọ́run kí a tò wọn jọ sí ọkàn wa ìkejì àwọn wòlíì tí a kọ́ nípa wọn nínú májẹ̀mú láéláé a rí wípé wọ́n gba ọ̀rọ̀ ọlọ́run gbọ́ tọkàntọkàn bí ó tilẹ̀ jẹ́ wípé kò yé wọn bí a ó ti mú ọ̀rọ̀ yìí bí a ó ti mú u ṣẹ wọ́n gba ọ̀rọ̀ ọlọ́run gbọ́ tọkàntọkàn bí ó tilẹ̀ jẹ́ wípé kò yé wọn bí a ti lè mú àwọn ọ̀rọ̀ wọ̀nyí ṣẹ jẹ́ kí n ka díẹ̀ fún ọ nínú bíbélì gẹ́gẹ́ bí àpẹẹrẹ nínú àwọn ọba kìíní ni a ti ń wo orí kẹtàdínlógún ẹsẹ̀ ìkíní àwọn ọba kìíní orí kẹtàdínlógún ẹsẹ̀ kìíní Elijah ara Tishbi láti inú àwọn olùgbé Gileadi wí fún Ahabu pé bí olúwa ọlọ́run ti wà níwájú ẹni tí èmi dúró kì yóò sí ìrì tàbí òjò lé ọdún wọ̀nyí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi kì yóò sí ìrì tàbí òjò nínú àwọn ọdún wọ̀nyí ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi níhìn-ín ni a rí ewé pé Elijah ó gba ọ̀rọ̀ olúwa gbọ́ àti fún un lé ọ̀rọ̀ ọlọ́run ó sì wá síwájú Ahabu láti sọ ọ̀rọ̀ ọlọ́run yìí ó sì sọ wípé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi jẹ́ kí n ṣe àpẹẹrẹ kan fún ọ mo bẹ ọlọ́run ẹ̀mí kí ó túmọ̀ èyí fún ọ kí ó lè yé ọ dáradára ohun tí a ń ṣàlàyé nípa rẹ̀ lónìí ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì púpọ̀ púpọ̀ ọ̀rọ̀ tí Elijah sọ ó jẹ́ ọ̀rọ̀ ọlọ́run ṣùgbọ́n nígbà tí ó gbé ọ̀rọ̀ yìí kalẹ̀ fún Ahabu ó sọ wípé bí olúwa ti wà níwájú ẹni tí èmi dúró kì yóò sí ìrì tàbí òjò nígbà tí ó sọ wípé bí olúwa ti wà níwájú ẹni tí èmi dúró èyí jẹ́ wípé mo ti dúró níwájú olúwa ọlọ́run ti bá mi sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ó sọ fún mi ó jẹ́ ọ̀rọ̀ tirẹ̀ ó jẹ́ ọ̀rọ̀ ti ọlọ́run ohun tí ọlọ́run sì sọ ni pé kì yóò sí ìrì tàbí òjò ṣùgbọ́n nígbà tí ó máa parí rẹ̀ ó ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi èyí jẹ́ wípé ọ̀rọ̀ ọlọ́run ó ti di ọ̀rọ̀ Elijah ọ̀rọ̀ ọlọ́run ni ó jẹ́ ohun tí ọlọ́run sọ ó jẹ́ ohun tí ó jáde láti inú ọlọ́run ṣùgbọ́n ohun tí Elijah wá sọ ni wípé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi bákan náà ni a rí nínú ọ̀rọ̀ tí Paul apostoli tí ó sọ ìgbà mìíràn a máa pe ìhìnrere ní ìhìnrere mi gbogbo wa ni a sì mọ̀ wípé ìhìnrere tí à ń gbọ́ ó jẹ́ ìhìnrere ti Jésù Kristì ṣùgbọ́n nígbà mìíràn Paul a sọ wípé ìhìnrere mi wo Rome orí kejì ẹsẹ̀ ìkẹrìndínlógún Rome orí kejì ẹsẹ̀ ìkẹrìndínlógún lé ọjọ́ náà nígbà tí ọlọ́run yóò ti ipa Jésù Kristì ṣe ìdájọ́ àṣírí ènìyàn gẹ́gẹ́ bí ìhìnrere mi èyí tí a ń sọ ni wípé ọ̀rọ̀ tí a ń sọ yìí ọ̀rọ̀ ọlọ́run ni

ṣùgbọ́n ìbá ṣe Elijah, ìbá ṣe Paul, wọ́n ti gbin ọ̀rọ̀ Ọlọ́run yìí sí ọkàn. Ó ti dàpọ̀ mọ́ ìgbàgbọ́ nínú wọn. Ó ti bá wọn lára mu. Ó ti wọ inú èrò wọn. Ó ti wọ inú ọ̀rọ̀ ti wọn. Tí ó fi wá dàbí ẹni wípé ọ̀rọ̀ yìí ó jẹ́ ọ̀rọ̀ ti wọn pàápàá. Nínú èdè Yorùbá, wọ́n máa ń sọ wípé bí ewé bá pẹ́ nínú ọṣẹ, ewé yìí pàápàá á di ọṣẹ. Èyí jẹ́ wípé àti ọṣẹ àti ewé a ò ní dá wọn mọ̀ yàtọ̀. Nítorí bẹ́ẹ̀, ohun tí a ń sọ ni pé ọ̀rọ̀ Ọlọ́run yìí ó ti wá sínú Elijah, ó ti ṣàṣàrò lórí rẹ̀, ó ti gbà á gbọ́, ó ti gbẹ́kẹ̀lé. Nígbà tí ó wá ń sọ jáde, ó ń sọ jáde gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ti ara rẹ̀, ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run ni. Ohun tí a ń sọ ni wípé àwọn ìlérí Ọlọ́run, nígbà tí o bá kà wọ́n, nígbà tí o bá ṣàṣàrò lórí wọn, nígbà tó bá gbẹ́kẹ̀lé wọn, nígbà tó bá gbà wọ́n gbọ́, tí ó wá jẹ́ wípé ìlérí Ọlọ́run yìí ó ti dàpọ̀ mọ́ ìgbàgbọ́ nínú rẹ. Ó wá dàbí ọ̀rọ̀ tìrẹ, ọ̀rọ̀ tí ó ń sọ bí o bá fẹ́ bá ìyàwó rẹ sọ̀rọ̀, ọ̀rọ̀ ìgbàgbọ́ ni. Ọ̀rọ̀ Bíbélì ni o, ṣùgbọ́n ó ti di àjẹmọ́nú fún ọ. Bí o bá fẹ́ bá àwọn ọmọ rẹ sọ̀rọ̀, ọ̀rọ̀ Ọlọ́run ti di àjẹmọ́nú, ó ń sọ jáde gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ti ara rẹ. Gẹ́gẹ́ bí onígbàgbọ́, o tún jẹ́ sọ wípé mo gbé, ègbé ni fún mi, orí mi burú, ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ sí mi, mo ní kí n gbégbà. Irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ti kúrò lẹ́nu rẹ. Ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu rẹ ni wípé ọjọ́ ọ̀la yóò dára. Bí ẹnikẹ́ni kankan, bí wọ́n sọ pé kí ló dé o, ọmọ yín ni, wọ́n gbé lọ síta, ó lọ síta, ṣùgbọ́n ó bá ìjàmbá ọkọ̀ pàdé, kò séwu. Ọ̀rọ̀ Ọlọ́run ó ti dàpọ̀ mọ́ ìgbàgbọ́ nínú rẹ̀ tó jẹ́ wípé ọ̀rọ̀ tí ó ń sọ ní ìgbà gbogbo ó jẹ́ ọ̀rọ̀ ìgbàgbọ́, ọ̀rọ̀ tí wúni lórí, ọ̀rọ̀ tí kì í jẹ́ kí ẹnikẹ́ni kí ó kábàámọ̀. Ó sì gba ọ̀rọ̀ yìí gbọ́ tọkàntọkàn, bí ó tilẹ̀ jẹ́ wípé o mọ bí a ó ṣe ṣe ọ̀rọ̀ yìí ní pípé àbí bí a ó ti mú un ṣe. Èyí ni a mọ̀ ní ti àwọn wòlíì wípé lákọ̀ọ́kọ́ wọ́n gba ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n gbà, wọ́n gbẹ́kẹ̀lé, wọ́n gbà á gbọ́, wọ́n fọkàn tán, wọ́n sì jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó dàpọ̀ mọ́ ìgbàgbọ́ nínú wọn. Tí ó bá fi jẹ́ wípé ọ̀rọ̀ yìí wá jẹ́ ọ̀rọ̀ tí wọ́n sọ jáde lẹ́nu. Ní àkókò àìsàn, wọn kì í sọ̀rọ̀ tí banilẹ́rù, wọn kì í sọ̀rọ̀ nípa ikú, wọ́n máa sọ̀rọ̀ nípa ìmúniláradá. Ní àkókò wàhálà, wọn kì í sọ̀rọ̀ nípa bí ẹni wípé kò sí ọ̀nà tí wọn ó gbé gbà, ṣùgbọ́n wọ́n máa ń sọ̀rọ̀ ìgbàgbọ́ jáde lẹ́nu. Nígbà gbogbo ni ó yẹ kí ọ̀rọ̀ rẹ kí ó jẹ́ ọ̀rọ̀ ìgbàgbọ́, ọ̀rọ̀ tí ó jẹ́ pé bí ẹlòmíràn bá gbọ́, á mọ̀ wípé o jẹ́ ẹni bíi ti inú Ọlọ́run. Ìkẹta, àwọn wòlíì tí a rí kà nínú Májẹ̀mú Láíláí àti nínú Májẹ̀mú Titun, wọ́n máa ń sọ ọ̀rọ̀ Ọlọ́run jáde, wọ́n sì máa ń retí ìmúṣẹ ọ̀rọ̀ tí wọ́n ń sọ. Wọ́n máa ń sọ ọ̀rọ̀ Ọlọ́run jáde, wọ́n sì máa ń retí ọ̀rọ̀ ìmúṣẹ ọ̀rọ̀ tí wọ́n ń sọ. Kí ni ṣe tí àwọn wòlíì wọ̀nyí tí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀, tí wọ́n ń retí ìmúṣẹ nǹkan tí wọ́n ń sọ? Wo Isaiah Orí ọgọ́ta dín márùn-ún, Isaiah. Kí a wò ó láti ẹsẹ̀ ìkọkànlá. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ mi tí ó ti ẹnu mi jáde yóò rí, kì yóò padà sọ́dọ̀ mi lófo, ṣùgbọ́n yóò ṣe èyí tí ó wù mí, yóò sì máa ṣe rere nínú ohun tí mo rán. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run. Gba tí o mọ̀ wípé ọ̀rọ̀ tí ó ń jáde láti ẹnu rẹ, tí ó ń jáde láti ẹnu onígbàgbọ́, wípé ọ̀rọ̀ ìgbàgbọ́ ni. Ó sì jẹ́ ọ̀rọ̀ tí Ọlọ́run ti kọ́kọ́ sọ sí ọ lọ́kàn láti ọwọ́ Ẹ̀mí Mímọ́, èyí tí o ti kà nínú Bíbélì, tí Ẹ̀mí Mímọ́ tí ó rán ọ létí rẹ̀. Bí o sì ti ń sọ jáde, ìgbàgbọ́ wà nínú ọkàn rẹ wípé dájúdájú Ọlọ́run kì í ṣèké, wípé dájúdájú ọ̀rọ̀ yìí yóò ní ìmúṣẹ, nítorí bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tí ó ti ẹnu Ọlọ́run jáde. Kì yóò padà sọ́dọ̀ Ọlọ́run lófo, ṣùgbọ́n yóò ṣe èyí tí ó wu Ọlọ́run, yóò sì máa ṣe rere nínú ohun tí Ọlọ́run rán. Èyí ni a fi rí wípé nígbà tí Elijah tí ó wá sí ọ̀dọ̀ arábìnrin Oponi, èyí tí a sọ fún wa wípé ó ní ọmọkùnrin kan, àti wípé ìyẹ̀fun tí wọ́n ní àti òróró tí wọ́n ní yóò gbé wọn láti lè jẹ oúnjẹ ẹ̀ẹ̀kan ṣoṣo, lẹ́yìn èyí wọ́n ń retí ikú. Ṣùgbọ́n wòlíì dé, níhìn-ín tí wòlíì wá sọ wípé kí wọ́n kún wọn ní oúnjẹ, wọ́n sọ wípé àwọn ò ní ohunkóhun.
ni woli wa so oro igbagbo je ki iru oro be ki o wa lenu re ni igbagbogbo oro be ki o wa lati odo emi olorun ki o wa sinu okan re ki o si so jade pelu igbagbo ninu awon ba kini ori 17 ese 13 ati ese 14 ilija si wi fun pe ma beru e ni a ma nri lenu woli ma beru e lo e ke ari lenu onigbagbo ma beru iyawo nsa esan ni ma beru omo lo nsa esan ni ma beru omo lo dabi eni wi pe o fe ya omo ita o fe ba awon amugbo o fe ma ba won rin awon so fun pe omo wa owo o ka mo ma beru o fe dabi eni pe ise fe bo lowo re ni o si so fun arakunrin tabi arakunrin lo so fun pe o ma dabi eni pe mo ngboro wi pe ise fe bo lo awon ko si bi ko seru fomo olorun ma beru eyi ni oro onigbagbo sugbon eni ti a pe ni onigbagbo ti o ni ajalu die tabi ti o ni wahala die tabi ti o ni idojuko ni bi ise tabi ti o ni aisan die ranpe ni ni ago ara re ti o tin sakakiri enbo ni kin gbegba o dabi eni pe aisan lo pa lagbaja iko fe on lo pa temedun eje riru on lo pa lakasogbe awa ti a je onigbagbo e se ti a fi soro iku kini ti a o soro wi pe nitori pe Jesu Kristi wa laaye emi o wa laaye bakan na Elija so fun wi pe ma beru lo ki o si se gege bi o ti wi sugbon ki o tete ko se akara kekere kan fun mi ninu re na ki o si mu fun mi wa leyin na ki o se tire ati ti omo re nitori bayi le Oluwa Olorun Israel wi ikoko iyefun na ki yo sofo be ni kolobo ororo na ki yo gbe titi ojo ti Oluwa yo fi ro ojo sori ile nihi ni Elija ni o so oro fun opo yi o je oro igbagbo bi o ti le je wi pe o sese ki Elija tabi obirin yi ki o ma mo bi a se le mu oro yi se sugbon o so pelu igbagbo o ye ki awa na ki a ma so oro igbagbo be ikerin ki a ri wi pe aduro lori oro ti o ti enu wa jade bi o ti le je wi pe awon alatako won yi wa ka bi o ti le je wi pe ijinja ni to se wa ki a ri wi pe oro ti a so yi aduro lori re bi o ba je oro igbagbo ni olorun yo kin oro igbagbo yi leyin ki o je ki oro yi lo lai se e ni a ri pelu awon woli ninu majemu lailai ati ninu majemu titun e ni o si ye ki o je akomona fun enikokan wa wi pe bi aisan ba de bi aba ti so nipa ileri olorun ileri olorun ti a so nipa re yi ni ki a duro ti ni ki a joko ti ki a ri wi pe oro olorun ti a ti so kokuna ki a ri wi pe a ni igbagbo a se fokan tan oro olorun ti a ti so yi eyi ni yo je ki agbara ati ase ki o wa ninu oro ti a nso jade lenu ikarun ki a ri wi pe a o siye meji oro olorun a o jiyan oro olorun bi o ti le je wi pe o fale die wi pe a o muse lese kese ki a ri wi pe a so oro igbagbo ye ki a se apere boya ara re o dani a si gbadura fun o tabi iwo fun are lo gbadura o si be si niyan olorun logo wi pe o dupe lowo olorun wi pe iwosan ti de bi o se so wi pe iwosan ti de yi o dabe ni pe enu re koro sibe o le jeun o dabe ni pe o lokun lara sibe sibe bi o ti gbadura tan ti o fi so wi pe mo gbagbo gbogbo olorun gbo wi pe iwosan ti de sibe sibe o dabe ni pe are mu ago ara re sibe o je yi ohun pada o je so wi pe boya olorun o ti gbadura boya ki se ife olorun ki ara mi ki o da boya ojo iku ti sumo to si boya awon to nse mi na ti ku leyin mi boya aisan yi on lo ma je aisan ikeyin ti won se ti won fi foju ba iku onigbagbo o je so ru e lenu onigbagbo a ma gbekele olorun onigbagbo ki se ye meji nitori wi pe bi abati gbadura bi abati duro lori ileri olorun a o ni je ki iye meji ki o wa si okan wa tabi oro miran ti ki se oro igbagbo ki se be nikan ikefa o se se ki awon elomiran ki won ki o wa nitosi wa
ki awon ki o ma soro igbagbo a ko ni je ki oro tawon oro ti won so yi ki o ba igbagbo wa je wo awon oba keji ori keje lati ese ikini awon oba keji ori keje lati ese ikini nigba na ni elisha wi pe egbo oro olowa bayi le olowa wi ni won ni woyi ola li aota osuwon ye fun kikuna kan ni shekeli kan ni enu bode samaria ese ikeji nigba na ni ijoye kan le owo eni ti oba nfi arati da eni olorun lohun we pe o si we pe kiyesi bi olowa tile se ferese li orun nkan yi a le ri be o si we pe kiyesi iwo fi oju re ri kiyesi iwo fi oju re ri sugbon iwo ki o je ninu re nihin ni ari ewe pe bi eni tile nsoro aigbagbo sugbon sibe sibe eyi ko bomirin eyi ko bomilo igbagbo ati ina ti elisha o ye ki awon na ki o mo we pe bi awon ti o wa nitosi wa bi won ti le nsoro aigbagbo ko ye ki eyi ki o mu aigbagbo wo inu okan wa je ki ran leti o mefa ti ati menu kan ikini ni we pe ani lati koko gba oro olorun ileri olorun ikeji ni pe ani lati gba oro olorun ki agba gbo ki asaso lori re ki oro olorun yi ki o di oro ti wa ki o je wi pe nigba wahala nigba eponju nigba eni nigba esan oro olorun ti ati tojo sinu okan wa ni yo ma jade lenu wa yo si je oro igbagbo iketa ki ari wi pe bi ati nsoro yi jade ki a ma ri wi pe a nreti imuse oro na nitori oro ti o ti enu oluwa jade ki yo lo laise ikerin ki a duro lori oro na bi awon miran bi won ti le nja wa ni koro bi won ti le nse ye meji oro na bi won ti le nso pe rara ko le se se be ki a duro lori oro olorun ikanu ki a ma se se ye meji bi o ti le dabi eni pe nkan na fa le die bi o ti le dabi eni we pe oro yi a ko tete mu se ki a ri we pe a mo we pe olorun ki seke yo mu oro re se ikefa ki a ri we pe bi awon ti o ti le wa nitosi wa bi won ti le njin oro na ti won sin soro aigbagbo ki a ma je ki iyan jija ti won ati aigbagbo ti won ki o bomi pa igbagbo ti wa ki a ri we pe agbagbo ninu oro olorun bi a ba se be o daju we pe agbara yo wa ninu oro wa gege bi agbara ti wa ninu oro awon woli nigbani je ki a wo ninu Marko ori ikokanla Marko ori ikokanla lati ese ikejilelogun Jesu si dahun o si we fun pe eni igbagbo si olorun eni igbagbo si olorun se awon ojuse re ninu ebi ni o dabi eru owo ti o nwo olorun ni eni igbagbo si olorun se aisan ni o nfi ara re se gbogbe ti o dabi eni wi pe irora poju fun o eni igbagbo si olorun so dabi eni pe aini ati iponju ni o n ba oja eni igbagbo si olorun se nibi ise ni won ti ko ti o ti won so wi pe ise yo bo lowo re eni igbagbo si olorun se won rin omole loju orun ni abi won pon loju loju orun abi awon emi kemi ni won o je ko gbadun ni o ro wi pe bawo ni o se bo lowo awon nkan won yi o ni ohun kan ni ki o se ni igbagbo si olorun ibaje laaro ibaje losan ibaje ni asale ni igbagbo si olorun ibaje ni ilu tabi ni ileto ni igbagbo si olorun ibaje laarin awon ore tabi laarin awon ota o dabi eni pe awon ota lo sowo papo ti won so wi pe won ni je ki o lo si iwaju won ni je ki o ni itesiwaju ni igbagbo si olorun ayekaye epo kipo ti o ba ba ara re ninu ebi ni laarin awon ore ni nibi ise ni nibi kibi ti o ba wa ayekaye ti o ba ba ara re ohun kan lo le se ki o le ni ki o le bori awon ota ki o le bori awon isele ti o n sele ni ayika re ohun kan na ni pe ni igbagbo si olorun wo ese iketalelogun ni to looto ni mo wi fun yin enikeni
ti o ba wi fun oke yi sidi ki o se bo sinu okun ki ti ko ba si siye meji li okan re sugbon ti o ba gbagbo pe ti o ba gbagbo pe ohun ti o nwi yo se yo ri be fun nihin ni Jesu Kristi so wi pe ase kan na ti o wa lenu awon woli nigbani ase yi le wa ni lenu enikokan wa se o mo wi pe ase woli ni an ka nihin ti o so wi pe enikeni ti o ba wi fun oke yi pe sidi yo si ki o si bo sinu okun ti ko ba si siye meji ninu okan re ti o si gbagbo pe ohun ti o nwi yo se o ni yo ri be fun bi o ba wo igbese aye mose e la ri ni igbese aye mose bi o ba wo igbese aye joshua e la ri ni igbese aye joshua bi o ba wo igbese aye elijah tabi elisha tabi danieli tabi ezekiel isaiah jeremiah ohun kan yi ni a ri ni igbese aye won wi pe bi won ba ti so oro kan gege bi oro ti olorun fi si won lenu wi pe won ki si emeji won a gbagbo wi pe nkan yi yo ri be jesu so fun wi pe enikokan wa a le ni ase ati agbara iso tele ti awon woli igbani wi pe bi aisan ba wa gege bi oke ni waju o wa bi ani ba wa gege bi oke ni waju o wa bi awon ota ba wa gege bi oke ni waju o wa bi ase iri ba wa gege bi oke ni waju o wa bi agbana ba wa gege bi oke ni waju o wa bi ohunkohun gege bi isoro bi o ba wa gege bi oke ni waju o wa wi pe a le so fun oke yi pe sidi ki a si gbagbo ki a ma se iye meji wi pe yo si ri be wese kerin le logun nitori na mo wi fun yin nitori na mo wi fun yin ohunkohun ti eyin ba toro nigba ti e ba n gbadura e gbagbo pe e ti ri won gba na yo si ri be fun yin e ni ileri olorun fun wa o ni nitori be ohunkohun ti eyin ba n bere nigba ti eyin ba n gbadura e gbagbo wi pe e ti ri won gba na yo si ri be fun yin se igbala lo nbe ni o fe bo lowo ese gbagbo bi o ba ti gbadura tan isodimo lo nbe ni gbagbo bi o ba ti so fun olorun abi agbara emi mo latoke wa lo nbe lowo olorun gbagbo bi o ba ti so fun olorun abi asan lo wa lagu ara re ti o fe ki olorun ki o mu kuro gbagbo o sa ti wi pe emi ni oluwa ti mu yin lara ti mu yin laada o ni adura igbagbo yo si wo alaisan na san oni bi o ba ti dese a o si dariji oni adura olododo o lagbara popo gbagbo bi o ba ti gbadura oni ami won yo ma ba won to gbagbo lo loruko mi won o ma le emi esu jade loruko mi oni mo ba mu ohun oloro kan ki o pa won lara won o gbo wole alaisan ara won yo si da bi o ba ti gbadura o ye ki o gbagbo oni o so fun wa je kin tun ka se ole chile kan si nitori na mo we fun yin ohunkohun ti eyin ba toro nigba ti e ba n gbadura e gbagbo pe eyin ti ri wa gba na eyin ti ri won gba na o ni yo si ri be fun yin nitori be o ye ki a dide duro o ye ki a so fun olorun wi pe a n fe nkan bayi tabi nkan bayi ni boya igbara lo n fe ni isodimo lo n fe ni agbara emi olorun lo n fe ni ipese lo n fe ni abi o n fe gbeyawo ni o si mo eni to fe o n be lowo olorun o n fe loko ni tabi o ti ni ebi o si ti ibimo o ye ki o so fun olorun wi pe o n fe nkan wonyi o ni ohunkohun teyin ba bere bi e ba gbagbo e o ri ogo olowa bi e ba gbagbo e o ri ogo olowa ranti wi pe je ki ileri olorun ki o wa ninu okan re je ki ileri olorun ki o dapo mo igbagbo ninu okan re gba oro yi gbo tokan tokan bi ko ti le yi o bi o ti le bi o ti se se gba oro yi gbo tokan tokan ki o si ma reti imuse re nitori pe olorun ti o se leri ki se ke gba oro yi gbo bi o ti le je wi pe awon ojiyan awon oporo awon ti se meji won wa ni ayika re won si so fun pe boya ko le se se gbagbo o ri ogo oluwa ni igbese aye re bi o ba ti n bere ohun yi lowo oluwa ki o gbagbo ki o si ma yin oluwa logo o ri wepe isegun yo je ti re.

agbára láti ṣe àṣepé àṣeyè iṣẹ́ ìsìn onígbàgbọ́ ní abárí wípé ajé aláìlágbára ajé ẹni tí ó ní ìrẹ̀wẹ̀sì pé a kò ní ìtara tí ó yẹ kí a ní tí a sì mọ̀ wípé bí iná ẹ̀mí ọlọ́run bí ó bá sọ̀kalẹ̀ lé wa lórí bí agbára ẹ̀mí ọlọ́run bí ó bá sọ̀kalẹ̀ lé wa lórí wípé gbogbo àìgbàgbọ́ ni yóò pòórá gbogbo ìrẹ̀wẹ̀sì ni yóò fò lọ gbogbo kí a máa sùn nínú àdúrà ni yóò fò lọ àti wípé gbogbo àìlèdúró ti ọlọ́run ni yóò sá lọ ní ìgbésí ayé wa èyí ṣe tí a kò fi béèrè wípé a ń fi agbára ọlọ́run bí a bá ti gba ọkàn wa là bí a bá ti sọ wá di mímọ́ wípé a ń fẹ́ agbára ìfikúnni agbára ọlọ́run èyí ṣe tí a kò fi béèrè ó ní bí ẹ̀yin bá ń gbé inú mi tí ọ̀rọ̀ mi sì ń gbé inú yín ẹ ó béèrè ohunkóhun tí ẹ bá fẹ́ a ó sì ṣe é fún yín ó yẹ kí a mọ̀ wípé ohun gbogbo ni ó ti ṣetán ohun gbogbo ni jésù kristi ni ó ti rà fún wa ni ó ti pèsè fún wa nínú Rómù orí kẹjọ ẹsẹ̀ ìkejìlélọ́gbọ̀n ẹni tí kò dá ọmọ òun ti kára rẹ̀ sí ṣùgbọ́n tí ó jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ fún gbogbo wa yóò ha ti ṣe tí kì yóò fún wa lé ohun gbogbo pẹ̀lú rẹ̀ lọ́fẹ̀ẹ́ ọ̀fẹ́ nìgbàlà kì í ṣe wípé a ń fẹ́ owó láti ra ìgbàlà ọlọ́run yóò fún wa ní ohun gbogbo lọ́fẹ̀ẹ́ òun fẹ́ ìsọdí mímọ́ ni ọ̀fẹ́ ni òun fẹ́ agbára ẹ̀mí ní ìgbésí ayé rẹ ọ̀fẹ́ ni òun fẹ́ kí agbára ẹ̀mí ọlọ́run kí ó wá ta ọjí kí ó wá sọ ọjí ọ̀fẹ́ la ń gbà á lọ́wọ́ ọlọ́run òun fẹ́ ìwòsàn ni ọ̀fẹ́ la ń gbà á lọ́wọ́ ọlọ́run tàbí òun fẹ́ ìdánisílẹ̀ lọ́wọ́ àwọn ẹ̀mí òkùn tí ó na olówó ọ̀fẹ́ la ń gbà á ìbùkún ọ̀run yanturu ní ìgbésí ayé rẹ ló ń fẹ́ ni ó ní ọlọ́run fúnra rẹ̀ tí kò dá ọmọ rẹ̀ sí ṣùgbọ́n tí ó jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ fún gbogbo wa láti kó ẹ̀ṣẹ̀ wa lọ òun kì ó ha fún wa ní ohun gbogbo pẹ̀lú kristi lọ́fẹ̀ẹ́ ó yẹ kí a mọ̀ wípé lọ́fẹ̀ẹ́ ni ohun gbogbo tí ọlọ́run fẹ́ láti ṣe fún wa kí a tó gbàdúrà ẹ jẹ́ kí a wo ìfihàn orí kọkànlélógún láti ẹsẹ̀ ìkẹfà ó sì wé fún mi pé ó parí ṣé o rántí àwọn ọ̀rọ̀ wọ̀nyí lórí igi àgbélébò òun la tó ń sọ níhìn-ín èmi ni alpha àti omega ìpilẹ̀ṣẹ̀ àti òpin èmi ò sì fi omi fún ẹni tí òǹgbẹ́ngbẹ́ láti orísun omi iyè lọ́fẹ̀ẹ́ rántí wípé ọ̀fẹ́ ni ìgbàlà ọ̀fẹ́ ni ìsọdí mímọ́ ọ̀fẹ́ ni agbára ẹ̀mí ọlọ́run àtòkè wá ọ̀fẹ́ ni ìsọjí ọ̀fẹ́ ni ìwòsàn rántí wípé ọ̀fẹ́ ni ìdáǹdè rántí pé gbogbo ìbùkún ẹ̀mí láti ọ̀run wá ọ̀fẹ́ ni ẹni tí ó bá sì ṣẹ́gun ni yóò jogún nǹkan wọ̀nyí èmi ò sì máa jẹ́ ọlọ́run rẹ̀ òun ò sì máa jẹ́ ọmọ mi ẹni tí ó bá sì ṣẹ́gun yóò jogún nǹkan wọ̀nyí à ń sọ nípa wípé nígbà tí a bá dé ọ̀run ọ̀pọ̀lọpọ̀ ogún àti ìní ni yóò jẹ́ tiwa nítorí wípé a wà nínú kristi ìgbà yìí gan ni a ó rí ẹ̀kúnrẹ́rẹ́ ìtumọ̀ ohun tí a ń sọ fún wa nínú kólósè orí kejì ẹsẹ̀ kẹwàá wípé àti ṣèyí ní kíkún nínú rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tí a bá jésù pàdé ni a ó bẹ̀rẹ̀ sí ní tán kíkún inú kristi wò bí a bá ti ń jinlẹ̀ jù bẹ́ẹ̀ lọ tí a ní ìsọdí mọ́ a ó tún máa tọ́ jíjìn ìfẹ́ àti gbígbòòrò ìfẹ́ ọlọ́run jù bẹ́ẹ̀ lọ a ó tún máa tọ́ kíkún nínú kristi a ó máa tọ́ òjù bẹ́ẹ̀ lọ bí a bá ti ń fa ní agbára ẹ̀mí ọlọ́run a ó tún máa tọ́ òjù bẹ́ẹ̀ lọ nígbà tí ó bá yá tí a bá gbà wá sókè tí a bá pa aláàdà tí a bá rí jésù kristi lójúkojú tí a bá mú wa lọ sí ọ̀run tí a sì jẹ́ kí a wà ní ọ̀run títí láì pẹ̀lú ọlọ́run nígbà yìí gan ni a ó rí ìjìnlẹ̀ gbígbòòrò àti gíga àti ìbú ohun tí ó jẹ́ wípé àti ṣe wá ní pípé àti ní kíkún nínú rẹ̀ nísinsìnyí a lè dìde dúró lórí ẹsẹ̀ wa láti lè tọ́ ẹ̀bùn ọ̀run wò a lè dìde dúró lórí ẹsẹ̀ wa láti lè gbàdúrà láti sọ fún ọlọ́run wípé gbàtí a ti ṣe wá ní kíkún nínú kristi èéṣe tí a fi ń ṣe bí tálákà èéṣe tí a fi ń ṣe bí ẹni tí ò lọ́lọ́run èéṣe tí a fi ń ṣe bí ẹni pé kò sí ìbùkún látòkè wá èéṣe tí a fi ń ṣe bí ẹni wípé ìgbàlà kò sí mọ́ tàbí ìsọdí mọ́ kò sí mọ́ tàbí agbára ọlọ́run kò sí mọ́ ẹ jẹ́ kí a dìde ẹ jẹ́ kí a gbàdúrà ẹ jẹ́ kí a sọ fún ọlọ́run wípé ohun gbogbo tí a ti pèsè sílẹ̀ fún wa nípa ikú jésù kristi lórí igi àgbélébò wípé yóò jẹ́ tiwa òun fẹ́ ìgbàlà ni tirẹ́ ni bí o bá lè béèrè òun fẹ́ ìsọdí mọ́ ni tirẹ́ ni bí o bá lè gbàdúrà
ohun ti agbara emi olorun lati oke wa ki o so kale le olori ni ti re ni bi o ba le duro ti olorun ki o se gbadura ti ti agbara yi o pin so kale o fe bukun atorun wa o fe iwosan ni ohun kon ti iba je ati se wa ni kikun ninu re ti wa ni pe ki agbagbo ki a di ileri olorun mu ki agbadura o daju wipe yo gbo ti wa.

ó dájú wípé ìrì Ọlọ́run yóò wà pẹ̀lú wa lójú àwọn ọ̀tá wa. A ó máa ní ìbùkún àtọ̀run wá lójú àwọn ọ̀tá wa. A ó máa ní àkúnwó sílẹ̀ ìbùkún lójú àwọn ọ̀tá wa. Nítorí bẹ́ẹ̀, jẹ́ kí ọkàn rẹ kí ó balẹ̀, jẹ́ kí àlàáfíà kí ó wà ní ọkàn rẹ, nítorí wípé Ọlọ́run yóò máa dáàbò bò ọ́, Ọlọ́run yóò máa pèsè ní kókún fún ọ. Jẹ́ kí á wọ ẹsẹ̀ ìkẹfà ní tòótọ́, ire àti àánú ni yóò máa tọ̀ mí lẹ́yìn lé ọjọ́ ayé mi gbogbo. Ire àti àánú yóò máa jẹ́ tiwa ní ọjọ́ọjọ́, ní ọ̀sọ̀ọ̀sẹ̀, ní oṣooṣù, títí ọdún yìí yóò fi yípo. Ore, ire àti àánú yóò máa tọ̀ wá lẹ́yìn lé ọjọ́ ayé wa gbogbo, àti wípé èmi ó máa gbé inú ilé Olúwa láéláé. Jésù ti lọ láti lọ pèsè ibùgbé sílẹ̀ fún wa. Ó ní ní ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ló wà. Ìbá má ṣe bẹ́ẹ̀ mi ìbá ti sọ fún yín, èmi lọ láti lọ pèsè àyè sílẹ̀ fún yín. Ibùgbé ayérayé yóò jẹ́ tiwa. Wo àwọn àǹfààní, wo àwọn ìbùkún tí ó jẹ́ tiwa, nítorí wípé àmọ́ Ọlọ́run, ǹjẹ́ kò yẹ fún wa láti dìde dúró, láti sọ fún Ọlọ́run wípé a fẹ́ mọ̀ọ́rẹ́, láti sọ fún Ọlọ́run wípé a dúpẹ́, láti sọ fún Ọlọ́run wípé àwa ló ṣe lólóríire, àwa ló ṣe lójú ẹ̀mí, láti mọ Olúwa gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn wa. Dìde dúró, kí o sọ fún Ọlọ́run bí o bá ti ní ìgbàlà Ọlọ́run, bí a bá ti dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, bí o bá jẹ́ ti Ọlọ́run ní tòótọ́. Dìde dúró, kí o sọ fún Ọlọ́run wípé o dúpẹ́, wípé bàbá kú ṣẹ́. Àwọn nǹkan wọ̀nyí ni Ọlọ́run ti pèsè sílẹ̀ fún wa. Àwa tí a jẹ́ àjògún ìgbàlà, àwa tí a jẹ́ ọmọ Ọlọ́run, àwa tí a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristi wẹ̀, dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Olúwa ni olùṣọ́ àgùntàn rẹ. Àti wípé àwọn ìbùkún wọ̀nyí, ìpèsè ní kíkún, ìsinmi fún ọkàn, ìtọ́ni Ọlọ́run àti ìtùnú nínú ọkàn wa, àti ìmúpadàbọ̀ sípò àti òdodo àti ìwà mímọ́ àti ìdáǹdè lọ́wọ́ ẹ̀rù, ìfarahàn Ọlọ́run, ẹ̀kúnrẹ́rẹ́ ìbùkún Ọlọ́run nípa ti ẹ̀mí àti nípa ti ara, ore àti àánú ńkọ́, àti ibùgbé ayérayé. Jẹ́ kí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé àwọn nǹkan wọ̀nyí ni ó ti pèsè sílẹ̀ fún wa. Kí o sì pinnu wípé kò sí ohunkóhun tí ó mú ìgbàlà Jésù Kristì kúrò nínú ọkàn rẹ. Kí o pinnu wípé kò sí ohunkóhun tí yóò fà ọ́ kúrò lọ́dọ̀ Ọlọ́run. Sọ fún Ọlọ́run wípé o fẹ́ jẹ́ tirẹ̀ títí láé. Gbàdúrà bí àìní tàbí ohunkóhun bá ní ìgbésí ayé rẹ nípa ti ẹ̀mí ni, o ní ìdánwò, o sì fẹ́ jẹ́ ẹni tí ó ṣẹ́gun, ẹni tí ó borí. Sọ fún Ọlọ́run, sọ fún Ọlọ́run yóò fún ọ lágbára. Sọ fún Ọlọ́run yóò mú kí gbogbo ẹ̀rù rẹ kí ó kúrò. Sọ fún Ọlọ́run yóò pèsè ní kíkún fún gbogbo àìní rẹ.

0: Ọlọ́run. Ṣùgbọ́n ní ti àṣẹ tí mo fi fún yín, èmi kò yìnyín pé ẹ̀ ń péjọ, kì í ṣe fún rere ṣùgbọ́n fún búburú. Nítorí lọ́nà ìkíní, mo gbọ́ pé nígbà tí ẹ̀yin péjọ ní ìjọ, ìyapa ń bẹ láàrin yín. Mo sì gbà á gbọ́ ní apá kan, nítorí pé kò lè ṣe kí ó mọ̀ sí àdámọ̀ pẹ̀lú láàrin yín, kí àwọn tí ó dájú láàrin yín ba lè farahàn. Nítorí náà, nígbà tí ẹ̀yin bá péjọ sí ibì kan náà, kì í ṣe láti jẹ oúnjẹ Olúwa. Nítorí pé nígbà tí ẹ̀yin bá ń jẹun, olúkúlùkù ń kọ́ jẹ oúnjẹ tirẹ̀, ebi a sì máa pa ẹnìkan, ọtí a sì máa pa ẹnìkejì. Kí n la, ẹ̀yin kò ní ilé níbi tí ẹ ó máa jẹ, tí ẹ ó sì máa mu, tàbí ẹ̀yin ń gan ìjọ Ọlọ́run, ẹ̀yin sì ń dójú ti àwọn tí kò ní. Kí ni èmi ò wí fún yín? Èmi ò àyìnyín nínú èyí? Èmi kò yìnyín. Nítorí pé lọ́wọ́ Olúwa ni èmi ti gba èyí tí mo sì ti fi fún yín, pé Jésù Olúwa ní òru ọjọ́ náà tí a fi hàn, ó mú àkàrà, nígbà tí ó sì ti dúpẹ́, ó bù ú, ó sì wí pé, gbà, jẹ, èyí ni ara mi tí a bù fún yín, ẹ máa ṣe èyí ní ìrántí mi. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ó sì mú ago, lẹ́yìn oúnjẹ, ó wí pé, ago yìí ni májẹ̀mú titun nínú ẹ̀jẹ̀ mi, nígbàkúgbà tí ẹ̀yin bá mú, ẹ máa ṣe èyí ní ìrántí mi. Nítorí nígbàkúgbà tí ẹ̀yin bá ń jẹ àkàrà yìí, tí ẹ̀yin bá sì ń mu ago yìí, ẹ̀yin kéde kú Olúwa títí yóò fi dé. Nítorí náà, ẹnikẹ́ni tí ó bá jẹ àkàrà tí ó sì mu ago Olúwa láìyẹ, yóò jẹ̀bi ara àti ẹ̀jẹ̀ Olúwa. Ṣùgbọ́n kí ènìyàn kí ó wádìí ara rẹ̀ dájú, bẹ́ẹ̀ ni kí ó sì jẹ nínú àkàrà náà, kí ó sì mu nínú ago náà. Nítorí ẹnikẹ́ni tí ó bá ń jẹ, tí ó bá sì ń mu láìmọ ara Olúwa yàtọ̀, ó ń jẹ, ó sì ń mu ẹ̀bi fún ara rẹ̀. Nítorí ìdí èyí ni ọ̀pọ̀lọpọ̀ nínú yín ṣe di aláìlera àti olókùnrùn, tí ọ̀pọ̀lọpọ̀ sì sùn. Ṣùgbọ́n bí àwa bá wádìí ara wa, a kì yóò dá wa lẹ́jọ́. Ṣùgbọ́n nígbà tí a bá ń dá wa lẹ́jọ́, láti ọwọ́ Olúwa ni a ti ń nà wá, kí a má bàa dá wa lẹ́bi pẹ̀lú ayé. Nítorí náà, ẹ̀yin ará mi, nígbà tí ẹ̀yin bá péjọ láti jẹun, ẹ máa dúró de ara yín. Bí ebi bá ń pa ẹnikẹ́ni, kí ó jẹun ní ilé, kí ẹ̀yin kí ó má bàa péjọ fún ẹ̀bi. Ìyókù ni èmi ó sì tò lẹ́sẹsẹ nígbà tí mo bá dé.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run wa, Bàbá Jésù Kristì àti Bàbá tiwa pàápàá, a dúpẹ́ wípé ẹ mú wa wá sí àkókò yìí nísinsìnyí, kí a bá lè mọ ohun tí ẹ lànà sílẹ̀ fún wa. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ yìí kí ó yé wa, kí ẹ sì fún wa ní orí ọ̀fẹ́ láti dìde, láti gbọ́ràn ní kíákíá bí a ti ń gbọ́ ọ̀rọ̀ yìí. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristì Olúwa wa. Nínú ìwé wòlíì Isaiah, orí kẹta lé ní ogójì. Ìwé wòlíì Isaiah, orí kẹta lé ní ogójì. Láti ẹsẹ̀ ìkẹwàá, ẹ̀yin li ẹlẹ́rìí mi, lè Olúwa wí, àti ìránṣẹ́ mi tí mo ti yàn, kí ẹ̀yin kí ó lè mọ̀, àti kí ẹ sì gbà mí gbọ́, kí ó sì yé yín pé èmi ni, a kò mọ Ọlọ́run kan ṣáájú mi, bẹ́ẹ̀ ni ọ̀kan kì yóò sì hù lẹ́yìn mi. Lónìí, ọ̀rọ̀ tí a ń yẹ̀wò láti inú ìwé mímọ́ ló dúró lórí àkòrí yìí, ẹ̀yin ni ẹlẹ́rìí mi. Ẹ̀yin ni ẹlẹ́rìí mi. Ní ibi tí a kà yìí ni a ti jẹ́ kí ó dá wa lójú wípé Ọlọ́run yan àwọn kan nínú májẹ̀mú láéláé gẹ́gẹ́ bí ẹlẹ́rìí láti ṣe ẹlẹ́rìí òun wípé òun jẹ́ Ọlọ́run alágbára àti wípé kò sí Ọlọ́run mìíràn lẹ́yìn òun àti wípé kò sí olùgbàlà mìíràn wẹ́sẹ̀ kọkànlá. Ó ní èmi, àní èmi ni Olúwa, àti lẹ́yìn mi kò sí olùgbàlà kan. Ẹsẹ̀ ìkejìlá, èmi ti sọ, mo ti gbàlà, mo sì ti fi hàn, nígbà tí kò sí àjèjì Ọlọ́run kan láàrin yín. Ẹ̀yin ní ṣe ẹlẹ́rìí mi, lè Olúwa wí pé èmi lè Ọlọ́run. Bí Ọlọ́run ti gbé ọ̀pọ̀lọpọ̀ dìde ní ayé ìgbani, ni iran kan si kan miran si iran miran lati je eleri re be ni o gbe awa onigbagbo dide lojo oni lati je eleri tabi lati je enu fun Jesu Kristi ninu majemu titun ni ati ka wi pe gbogbo awa onigbagbo awa ti ati ba olorun laja nipa etutu eje Jesu Kristi awa ti ati ni idariji ese awa ti emi olorun ti o tin ke aba baba lati inu wa awa ti ati ni alaafia ti ati mu idalebi kuro awa ti ati di eda titun nitori iwenumo ti o wa ninu eje Jesu Kristi awa ni ati so di eleri wipe ke a lo si awon si odo awon ti o wa layika wa lati gbenu so fun olorun wipe Jesu Kristi oun ni olugbala ara aye ninu ihire ti Luko ori 14 ihire ti Luko ori 14 ni ese ikeji dini adota ese ikeji dini adota eyin si ni eleri nkan wonyi nihi ki se wipe awon aposteli nikan ni Jesu ba soro ki si se wipe awon okunrin nikan ni Jesu ba soro gbogbo awon ti won ti ri wipe Jesu ku fun ese wa asin ati ni ojo keta o jinde kuro ninu oku o si farahan won won si ri ayo si kunu okan won nitori wipe agbara olorun o ji Jesu Kristi dide ati wipe aji dide fun igbala wa aji dide fun idalare wa aji dide fun idariji ese wa aji dide ki o ba le je eni ti o so wa po pelu olorun oni nisisin ti e ti ri mi nisisin ti e ti to ebun orun wo nisisin ti e ti ri ase pe igbala ti Jesu Kristi se lori igi agbelebo oni eyin ni eleri nkan wonyi bi o ba je ti olorun bi a ba ti gba okan re la bi a ba ti dari ese re jio Jesu Kristi o so di alore o so di ajihin rere o so di eleri ti yo ma jeri ni bi gbogbo ni ayika re wi pe Jesu Kristi ni olugbala wo ise awon aposteli ori kini ese ikejo sugbon eyin o gba agbara nigbati emi mimo baba le yin e o si ma se eleri mi ni Jerusalemu ati ni gbogbo Judea ati ni Samaria ati titi de opin ile aye ati titi de opin ile aye nibi gbogbo ti omo Olorun ba lo nibi gbogbo ti a ba ti ba omo Olorun pade ni omo Olorun ni lati ma jeri wipe Jesu Kristi ni olugbala nitori be bi o ba ti mo Jesu Kristi gege bi olugbala ti o ti gba iye aini pekun nipase re ti ati koruko re si iwe iye Olorun ti emi Olorun ba emi re jeri wipe o ti di omo Olorun o ti di ajumojogun pelu Jesu Kristi ati pe nisinsiyi bi o ba ku o fi orun rere sere je iru eni be o ye ki a mo wi pe enikokan wa ti a ni eri yi wi pe Jesu ngbala ati wi pe Jesu Kristi o ma npese wa sile fun orun rere o ye ki a mo wi pe ati di eleri Jesu Kristi wi pe Jesu ni olugbala ye ki a wo eko yi ni finifini ki a ye ipa meta wo ninu eko yi ikini eleri otito ati eleri eke bawo ni a se le da eleri otito mo yato si eleri eke ikeji iwasu ati ogbon awon eleri otito iwasu ati ogbon awon eleri otito iketa agbara ati eredi iwasu awon eleri otito ikini eleri otito ati eleri eke awon wo ni an pe ni eleri eke bi abari eleri kan yala ni ile ejo tabi ni agbole bi enikan ba wa nibi ti ati nse idajo se mo we pe bi a ba fe se idajo an fe mo kini otito ti a le mo nipa eni ti an fe da lejo yi boya eniyan rere ni tabi eniyan boboro ni bi eleri kan ba jade wa bi o ba si so nkan sugbon ti a wa se ayewo tabi awari re we pe nkan ti o nso oju re ko to we pe ko mo lajori ko mo idi ko si mo ohunkohun nipa nkan to nso nipa re a o so we pe iru eniyan bayi eleri eke ni ninu orin dafidi ori karun din logoji ese ikokanla orin dafidi ori karun din ni ogoji ese ikokanla awon eleri eke dide won bi mi li ohun ti emi ko mo awon eleri eke dide won bi mi li ohun ti emi ko mo awon eleri eke won a fi otito sile won a joko si di iro awon eleri eke won a fi oju ona sile won a ya si ona miran ti ko ni gbe ni debi ti a nlo awon eleri eke won ko ni so otito to wa ni di oro ti a gbe kale nitori be awon ti won o ti iba Jesu Kristi pade won o mo itan agbelebo won o mo iwasu ihirere won o ni idaniloju iku Jesu ati isiku Jesu ati ajinde Jesu fun igbala wa won o ni idaniloju wipe Jesu Kristi nikan soso ohun ni olugbala iru awon be bi won ba tile waasu ohun ko ti won ba nso a ka won si eleri eke wo iwe owe ninu iwe owe ori ikejila ese iketadinlogun eni ti o so otito o fi ododo han jade sugbon eleri eke etan eleri eke ma nfi etan han jade o sese ki a ri awon to je wipe won wa bi won se le di atunbi won wa bi won se le ni iye anipekun enikan gbe ara re kale gege bi eleri a so wipe a ti fi ami oroyin ohun lati ma waasu lati ma waasu fun awon ti won wa ona otito o sese ki iru eni be ki o ma so fun wipe bi won ba fe ni alaafia bi won ba fe mo olorun bi won ba fe ki inu olorun ki o dun si won bi won ba nfe idariji ese o sese ki o so fun wipe ki won ki o lo peran ki won ki o lo se sahara tabi ki won ki o be si ni fun alagbe lowo tabi ki won ki o lo ma jewo fun afa kan alufa kan ni ojojo satide iru awon be eletan ni won won je awon eleri eke won o mo ise irapada ti a se lori igi agbelebo nipasẹ Jesu Kristi awon elomiran won so wipe bi abari eni ti o fe ni igbala bi abari eni ti o fe bo lowo ese wipe ko ma tiraka ninu agbara ti ara re lati doju ija ko ese lati doju ija ko esu won o so nipa ore ofe atoke wa won o so nipa alaafia atodo olorun wa won o so nipa idariji ti a ni lofe lati odo olorun won o so nipa iyebiye etutu ti Jesu Kristi ti o fa ara re se fun wa won o so nipa eje Jesu Kristi ki wenimo laulau fun slow lo iru awon eniyan be won je awon eleri eke igba miran a ma n ri boya ninu oko ero tabi ni tosi wa awon elomiran won gbe agogo sita won ma lago won ma ni won waasu wepe awon jeri Jesu sugbon eri ti won je yi igba miran a dabe ni pe won sepe fawon eyan igba miran a dabe ni pe won fi awon eyan gegun eyi ki se wepe won jeri awon wonyi ki se awon ajeri otito fun Jesu awon elomiran won ma pera won ni ajeri paapa won ma lo kaakiri won ma so pe baba se ti baba se tohun wepe a o ri igbala ipe baba se be a o le ba jesu joba ni kehin sugbon o mo nipa tun bi o mo nipa iye ni pekun won mo nipa bi a se le jewo se wa ti ako sile ki a bi atun bi ki a bi eni ki a ti yi pada won mo bi a se le wa sinu jesu ki a bi eda titun ki awon atijo ki o koja lo ati ki ohun gbogbo ki o di otun awon won yi won je awon eleri eke awon wo ni a le pe ni awon eleri olooto je ke a wo iwe owe ori kerinla ese ikeedogbon iwe owe ori kerinla ese ikeedogbon olooto eleri gba okan sile ki a konkon so wi pe olooto eleri gba okan la nitori pe gba ti eniyan ba ti wa ninu ese ti o je wi pe idajo olorun ro dede lori re a si ti sami sile fun wi pe eni yi bo ba ku ninu ese wi pe yo lo si orun apadi idajo ayeraye iya ayeraye o nbo lori iru eni be eleri olooto lo ma ngba iru okan be la kuro ninu idajo olorun eleri olooto ni o ma nfi ona imole ona ihirere ona idariji ona idande ona igbala yo ma nfi han eni yo ma so wi pe ah e se te fe ku ninu ese yin sebi jesu kristi ti ku fun wa sebi jesu kristi ni alarina wa sebi jesu kristi ni eni to ngba eri wa je ni waju olorun o ni alagba wi wa ti o je wi pe bi a ba je wo ise wa bi a ba ko sile nitori ti jesu kristi a o dariji wa a o gba wa la a o fun wa ni igbe aye otun irin otun a o yi okan wa pada eyi je wi pe a o di omo olorun iru eni be ti o nso fun wa bi a se le ni igbala iru eni be nipase eni ti jesu kristi ti o le gba okan elese kookan la iru eni be ni a n pe ni eleri olooto tun wo ese ileekan si ninu iwe owe yi ori kerinla ese ikeedogbon eleri olooto gba okan sile o gba okan la sugbon eleri esan so soro eke awon ti o je wi pe won je oli eke tabi eleri eke o seese o le ma lo si ile isin won odun kan odun meji o je gbo lenu won bi a se le bo kuro lowo ese o je gbo lenu won bi a se le di atun bi o le gbo lenu won bi jesu kristi ti o ti so aye wa di rere ti o yi aye wa pada ti o gba oti kuro lenu wa ti o gba siga kuro lenu wa ti o so wa di eniyan oto ti o so wa di ayanfe niwaju olorun sugbon eleri otito oni ma so otito fun wa ni o ma so pe jesu kristi li ona o ni iye ati wi pe ohun nikan soso le ati fi fun wa ki a ba le gba wa kuro lowo ise wa ko si enikeni ti o le wa sodo baba bi ki se nipasẹ re eleri olooto lo ma n so fun wa bee nitori be awa paapaa bi a ba di omo olorun o ye ki a le mo wi pe a le di eleri olooto niwaju olowa ki a ma so jesu kristi ki a ma so fun awon eniyan ni agbègbè wa ni adugbo wa ìtàn àgbélébò àti wí pé bí a ṣe lè ra ọkàn wọn padà nínú yohanu ìwé ìhìnrere ti yohanu ẹsẹ orí ìkẹẹ̀dógún ẹsẹ ìkẹrìndínlọ́gbọ̀n sí ẹsẹ ìkẹtàdínlọ́gbọ̀n ṣùgbọ́n nígbà tí olùtùnú náà bá dé ẹni tí èmi ò ràn án sí yín láti ọ̀dọ̀ bàbá wá àní ẹ̀mí ò tí tọ́ ni tí ń ti ọ̀dọ̀ bàbá wá òun náà ni yóò jẹ́rìí mi ẹ̀yin pẹ̀lú yóò sì jẹ́rìí mi nítorí tí ẹ̀yin ti wà pẹ̀lú mi láti ìpilẹ̀ṣẹ̀ wá níhìn-ín ni jésù kristi ni ó jẹ́ kí a dá àwọn ẹlẹ́rìí olóòótọ́ ó jẹ́ kí a dá wọn mọ̀ ó ní ẹ̀yin ó sì jẹ́rìí mi nítorí tí ẹ̀yin ti wà pẹ̀lú mi láti ìpilẹ̀ṣẹ̀ èyí jẹ́ wípé àwọn wọ̀nyí wọ́n ti kọ ètò sílẹ̀ wọ́n ti wá sọ́dọ̀ jésù kristi ẹlẹ́rìí olóòótọ́ ni ẹni tí ó gbọ́ ìpè jésù wípé wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin ti ń ṣiṣẹ́ kí a sì di ẹrù wo lé lórí ẹ̀yin ó sì rí ìsinmi fún ọkàn yín ẹlẹ́rìí olóòótọ́ ni ẹni tí ó ti gbọ́ ìpè yìí tí ó ti kọ ìṣù àti iṣẹ́ rẹ̀ sílẹ̀ tí ó wá sọ̀dọ̀ Jésù. Ẹlẹ́rìí olóòótọ́ ni ẹni tí ó kọ iṣẹ́ òkùnkùn sílẹ̀ tí ó wá sínú ìmọ́lẹ̀. Ẹlẹ́rìí olóòótọ́ ni ẹni tí ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ tí ó wá sọ̀dọ̀ Olùgbàlà. Ẹlẹ́rìí olóòótọ́ ni ẹni tí ó kọ ìbọ̀rìṣà sílẹ̀ tí ó gba Jésù Kristì ọmọ Ọlọ́run sí ìgbésí ayé rẹ̀ láti di ẹni ọ̀tún, láti di ẹni ọ̀tọ̀. Ó ní ẹ̀yin ti wà pẹ̀lú mi. Irú ẹni bẹ́ẹ̀ ó jẹ́ ẹni tí ó wà pẹ̀lú Jésù Kristì. Ọ̀rọ̀ Jésù gbé inú rẹ̀, ó rìn ìrìn tí ó yẹ, ìrìn fún àwọn ọmọ ìjọba ọ̀run. Irú ẹni bẹ́ẹ̀ ni a sọ wípé ẹ̀yin yóò sì jẹ́ ẹlẹ́rìí mi, nítorí pé ẹ̀yin wà pẹ̀lú mi láti ìpilẹ̀ṣẹ̀. Jẹ́ kí a wo ìṣe àwọn apóstélì. Ìṣe àwọn apóstélì orí kejìlélógún ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Ìṣe àwọn apóstélì orí kejìlélógún ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Kí ìwọ kí o lè ṣe ẹlẹ́rìí rẹ̀ fún gbogbo ènìyàn ní ohun tí ìwọ ti rí, tí ìwọ sì ti gbọ́. Bí a bá ń pe ènìyàn ní ẹlẹ́rìí, ó jẹ́ wípé ó ti rí nǹkan kan, ó sì ń ṣe ẹlẹ́rìí ohun tí ó ti rí. Bí ènìyàn bá lọ sílé ẹjọ́, bí wọ́n bá sọ wípé ṣé ẹlẹ́rìí ni ó sí nǹkan tí a ń sọ, tó bá sọ pé bẹ́ẹ̀ ni, wọ́n á ní ṣe wà níbẹ̀. Èwo ló rí, èwo ló gbọ́, èwo ló ṣẹlẹ̀? Bí ó bá sọ wípé mi ò rí nǹkan kan, mi ò sì gbọ́ nǹkan kan, mo kàn ń lọ lójú títì, ni ọkùnrin yìí ló wá pè mí wípé mo ní ẹjọ́ nílé ẹjọ́. Nítorí bẹ́ẹ̀ wá ṣe ẹlẹ́rìí mi. Àwọn ni ẹlẹ́rìí èké ló fẹ́ ṣe. Ojú ẹ̀ ò rí nǹkan, etí ẹ̀ ò gbọ́ nǹkan, kí o sí bẹ́ẹ̀. Nígbà tí nǹkan wọ̀nyí ṣẹlẹ̀, ó ṣe lè ṣe ẹlẹ́rìí. Ṣé owó tí wọ́n sọ pé ọ̀gbẹ́ni yìí ní, ṣé ó fún ọ nínú ẹ̀? Rárá. Ṣé o jẹun nílé ẹ̀rí? Rárá. Ṣé o bá a gbé rí? Rárá. Ṣé o ti ní nǹkan kan tó pa ẹ̀wọ àti ẹ̀pọ̀? Rárá. O lè ṣe ẹlẹ́rìí nígbà náà. Gbà tó o tí ì bá Jésù Kristì pàdé, àlàáfíà tó ní o tí ì nínú ẹ̀. Oore ọ̀fẹ́ tí Jésù Kristì mú wá ò gbà nínú ẹ̀. Ìdáríjì tí Jésù Kristì ń fúnni lọ́fẹ̀ẹ́ ò bá pàdé. Àti ayọ̀ ọ̀run tí Jésù Kristì máa ń fúnni nígbà tí a bá dé ẹni ìgbàlà ò tí ì tọ́wò. O bá Jésù jẹ, o bá Jésù mu, o bá Jésù gbé, o lálàáfíà pẹ̀lú Jésù. Orúkọ rẹ ò tí ì wọ inú ìwé ìyè níbi tí orúkọ àwọn ọmọ Ọlọ́run, níbi tí ó wà. Ọ̀run ò mọ̀ ọ́ sí ọmọlẹ́yìn Jésù Kristì. Jésù Kristì kò mọ̀ ọ́ gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn òun. Ìwọ pàápàá ò jẹ́ àlejò, ò jẹ́ àjèjì sí Ọlọ́run. Èwo ló fẹ́ jẹ́rìí? Ẹni tí a bá sọ pé ó jẹ́ ẹlẹ́rìí, ó jẹ́ wípé ojú rẹ̀ ti rí nǹkan. Ó ní mo ti sọ ẹ̀bùn ọ̀run wo, mo ti rí ìdáríjì, iyì Ọlọ́run gbé inú mi, ìgbésí ayé mi ti yí padà. Ọjọ́ ológo kan tí mo bá Jésù Kristì pàdé, mo gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ni. Bí mo ti ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, bẹ́ẹ̀ ni a ń dá mi lẹ́bi ẹ̀ṣẹ̀ mi, bẹ́ẹ̀ ni ẹ̀mí Ọlọ́run ló rán mi létí pé òwo sojí ńkọ́. Ẹni tó ń bú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ńkọ́, ìwọ tó jẹ́ pé ẹlẹ́ẹ̀kẹ́ èbú ni ó wípé kò sí bó jẹ́ ọba bó jẹ́ ìjòyè ó bu ni. Ìwọ tó jẹ́ pé ìjà ńkọ́, olè ńkọ́, àrán kan ńkọ́. Ìwọ tó jẹ́ wípé ìbínú ò kúrò nígbèsè ayé ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Bí mo ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, bẹ́ẹ̀ni mo lọ sórí ikún mi, mo sì bẹ̀rẹ̀ sí ní gbàdúrà. Àdúrà yìí ni mo gbà kí ẹ̀mí Ọlọ́run fi ń bá ẹ̀mí mi jẹ́rìí wípé mo ti di ọmọ Ọlọ́run. Kíá ni ayọ̀ ìgbàlà sọ nínú ọkàn mi, kíá ni ẹ̀rín bú jáde lẹ́nu mi, kíá ni àwọn ìkórira tí mo ti ń lọ́kàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo wọn pòórá. Àwọn tí mo ti ń bájà tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ti lọ bá wọn làjà wípé ẹ má bínú o, iṣẹ́ ìtù ni o, nísinsìnyí mo ti di ọmọ Ọlọ́run o. Èmi tó jẹ́ pé mi ò ní ayọ̀ láti àárọ̀ ṣúlẹ̀ rí ni ayọ̀ Ọlọ́run ló ń gbé inú mi. Bí mo ń lọ, mo ń kọrin ni. Bí mo ń ka Bíbélì, bẹ́ẹ̀ ni mo ń ní ayọ̀ ju bẹ́ẹ̀ lọ. Mo ti bá Jésù pàdé. Irú àwọn bẹ́ẹ̀ tí wọ́n bá Jésù pàdé, tí ojú wọn ti rí nǹkan. Nípa ètùtù tí Jésù Kristì ṣe lórí igi àgbélébó, tí etí wọn ti gbọ́ nǹkan. Nípa ayọ̀ àtọ̀runwá tó dàbí ẹni pé orin ọ̀run ó ń sọ jáde láti inú ọkàn wọn. Àwọn ni a ń sọ wípé wọ́n jẹ́ ẹlẹ́rìí. Nítorí bẹ́ẹ̀, bí o bá rí wípé a sọ pé a fẹ́ lọ ṣe ìjìrì ọkàn, a fẹ́ jẹ́rìí ohun tí Jésù Kristì ti ṣe, a fẹ́ lọ sọ fún àwọn èèyàn wípé Jésù Kristì ń gbàlà, Jésù ń dani nídìí, Jésù ń túni sílẹ̀ kúrò nínú ìdí ẹ̀ṣẹ̀, Jésù ń pèsè ẹni fún ọ̀run rere. Àwọn tí wọ́n ti bá Jésù Kristì pàdé, awon nikan soso ni awon ti o le je enu fun Olorun awon won yi nikan soso ni o le je eleri otito bi aba so pe aje eleri otito kini iwasu ati ogbon awon eleri oloto kini iwasu ati ogbon awon eleri otito ni o mu wa si apa keji ninu iwasu ti oni lakoko ki akoko wo iwasu awa ti a so wi pe aje eleri ati ba Jesu pade a si lo nso fun awon elomiran wi pe awon papa won le ni igbala won le ni dande a le pese won sile fun orun kini iwasu wa je ki a lo si iwe ihinrere ti Luke ori ikerin le logun Luke ori ikerin le ni ogun lati ese ikerin di la dota ese a dota di merin o si we fun won pe be le ati kowe re ki Kristi ki o jiya ati ki o si jinde ni ijo keta kuro ninu oku ati ki a waasu ironu pe wada ati idarije ese ni oruko re ni orile ede gbogbo bere lati Jerusalem lo eyin si ni eleri nkan wonyi bi aban so wi pe eleri bi aban so wi pe eni tin waasu ihinrere e je wi pe ati mo ti Jesu Kristi se ori ninu efe ikerin dini efe ikerin dini adota oni o si we fun won pe bẹ́ẹ̀ni ati kọ̀wé rẹ̀ pé kí Kristi kí ó jìyà kí ó sì jíǹde ní ìjọ kẹta kúrò nínú òkú jẹ́ kí a dúró níbẹ̀ náà. Sórí ohun tí a ń pè ní ìhìnrere ó jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run láti inú Bíbélì ṣùgbọ́n àwọn ẹlòmíràn òye òye wọn nípa ìhìnrere ó ṣeéṣe kí a máa sọ ìtàn inú Bíbélì. Bí a bá sọ ìtàn inú Bíbélì bí a kò bá mú ìtàn yìí wá sí iṣẹ́ tí Jésù Kristì ṣe fún ìgbàlà wa a ò tí ìwàásù ìhìnrere gẹ́gẹ́ bí àpẹẹrẹ yẹ kí n ṣe àpẹẹrẹ yìí fún ọ. Ó ṣeéṣe kí a ka Bíbélì kí a sọ wípé Ọlọ́run dá ènìyàn wípé agbára Ọlọ́run tóbi púpọ̀ agbára Ọlọ́run yìí ó sì dá ènìyàn ó ṣeéṣe kí oníwàásù kí ó sọ láti ibẹ̀ wípé agbára Ọlọ́run kì í bá tì wípé bí Ọlọ́run bá ní agbára láti lè dá ènìyàn jẹ́ òrí wípé Ọlọ́run ní agbára tó jẹ́ wípé kò sí ohun tó ṣòro fún Ọlọ́run láti ṣe lóòótọ́ ni ṣùgbọ́n kò tí ì wàásù ìhìnrere kò tí ì sọ fún wa wípé Jésù Kristì kú fún ẹ̀ṣẹ̀ wa àti wípé ó lè yí wa padà sórí ohun tá ń pè ní ìhìnrere ni wípé a ti jẹ́ ọ̀daràn tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti jẹ́ ẹlẹ́ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ oníkúpani ènìyàn ṣùgbọ́n Jésù Kristì wá a sì fi agbára fún a fi àṣẹ fún wípé nípa ìtùtù ẹ̀jẹ̀ rẹ̀ kí ó bá lè gbà wálà kúrò nínú ẹ̀ṣẹ̀ wa bí a bá sọ wípé Ọlọ́run dá ènìyàn òótọ́ ni ṣùgbọ́n bí a bá sọ wípé ṣùgbọ́n ènìyàn ṣubú ní ọgbà Ídẹ́nì láti ìgbà yìí ni gbogbo ènìyàn ti ṣẹ̀ tí a ti kùnà ògo Ọlọ́run ṣùgbọ́n ní àkókò tí ó yẹ Ọlọ́run nínú ìfẹ́ rẹ̀ ó rán Jésù Kristì sí wa sínú ayé yìí kí ó ba lè kú fún ẹ̀ṣẹ̀ wa kí ó ba lè kó ẹ̀ṣẹ̀ wa lọ kí ó ba tún lè tún wa dá kí ó ba tún lè tún wa ṣe kí ó ba lè yí ìgbésí ayé wa padà kí èyí tí a ti sọnù ní ìgbà ìṣubú ti Ádámù kí a ba lè rí gbà padà nípasẹ̀ Jésù Kristì èyí ẹ pé à ń wàásù ìhìnrere à ń sọ nípa ikú àti àjínde Jésù Kristì kí a ba lè ní ìdáríjì ẹ̀ṣẹ̀ àti ìgbàlà ọkàn wa ẹlòmíràn wọn kì í mọ̀ wípé a ní láti wàásù ìrìn kí a ba lè ní ìgbàlà ó ṣeéṣe ẹlòmíràn lè wàásù wípé ẹ̀ dáfídì ó dẹ́ṣẹ̀ agbèrè èyí kì í ṣe wàásù ìhìnrere bí a bá sọ wípé ṣùgbọ́n ó wá sọ̀dọ̀ ọlọ́run ó sọ̀rọ̀ ìdáríjì ó sọ fún ọlọ́run wípé lóòótọ́ ni mo ti dẹ́ṣẹ̀ ṣùgbọ́n nínú àánú rẹ nu ìrékọjá mi nù kúrò dá àyà tuntun sínú mi ọlọ́run kí o sì tún ọkàn dídúró ṣinṣin ṣe sí inú mi je kin ri ayo igbala re ki ayo igbala re ki o pada to mi wa bi e ba wa su be ti a si wa so wi pe awa na ti a si dese gege bi Dafidi bi o ti dese bi aba wa sodo Olorun nisinsin ojo run di alanu koni tawanu bi o tun ki ori wi pe yo dari ese waji wa gba ti a ba tin wa su idari ji ese nipase Jesu Kristi nipase je Jesu Kristi ti o ta sile fun wa wo odo agutan Olorun ti o ku ese ara aye lo e je wi pe a n wa su ihirere oni o so fun ani ese iketa bi ni adota oni ati ki a wa su ironu pe wada ati idariji ese li oruko re ki a wa su ironu pe wada ati idariji ese li oruko re ki se ni oruko ijo o ki se ni oruko alufa opolopo ni won ma nse asise o ya mi lenu wi pe awon elomiran won ma daruko alufa ju oruko Jesu Kristi lo awon elomiran wa ro wi pe won ma alufa ju bon se mo Jesu bi a ba so wi pe aje omo leyin Jesu oruko Jesu gbodo kuro lenu wa elomiran oluso agutan o gbo nkan ti Paul apostle so oni se emi ni a kan ma gbelebo fun yin tabi apolo ni a kan ma gbelebo fun yin oni Jesu Kristi ni a wa su re gege bi olugbala gege bi eni tin dani lare gege bi eni tin dani sile ko lowo ese gege bi eni tin fun ni ori ofe lati oke wa ki a ba le bo lowo ese bi a ba nso wi pe aje ajihin rere aje eleri Jesu aje agbenuso fun Olorun wi pe ati fun wa ni olugbala eyi je wi pe kiyesi daadara o a n wa su ironu pe wada ati idariji ese li oruko re awon elomiran ninu awon ijo kaakiri won ma lo ba awon alufa awon awon baba asale ninu ijo won lati dari ese won di won won so wi pe awon ti lo ni ojo Saturday lati jewo ese won fun lagbaja tabi lakasogbe sugbon awa ki jewo ese fun eniyan sugbon o je ki o yi o bi o ba se mi o sese ki wa soro mi pe arakunrin e ma binu o ki n to mo Jesu tabi nigba ti mo di apeyinda tabi nigba ti mi o kiye sara ti mo ja fara ninu irin igbagbo mi mo soro bayi mo se bayi si yin e dariji mi ati so fun awe pe bi a ba bi enikeni ba se wa tabi ba je ya awa lase eniyan ki a so fun pe dariji mi o a si dariji wa yi la n pe ni atunse sugbon o se mi gege bi oluso agutan o se mi gege bi arakunrin o wa n ba mi lati jewo ese re fun mi Olorun la n jewo ese fun nitori pe idariji ese o wa ninu oruko Jesu bi a ba kepe Oluwa bi a ba so fun wi pe a n fe igbala a n fe ki o dariji wa nipasẹ Jesu Kristi ni a ti le ni igbala gba ti o ba wa su bee gba ti o ba so fun awon eniyan bee wi pe nipasẹ Jesu Kristi ni a ti le dari ese won di won eyi je wi pe o je eleri olooto sugbon bi a ba wa su bee emi Olorun lati inu iwaasu wa a mu iwaasu yi a je ki o fun elese ni idalebi okan eni to n kaakiri ti o n se agbere ti o n se panṣaga eni to n kaakiri gege bi eni ti n ja gege bi eni ti n jale gege bi eni ti n ja ile onile bo ti re leyin eni ti n kaakiri to je pe oporo ni omuti ni o n je bo kaakiri gba ti a ba soro Olorun oro Olorun yi a fun iru eni be ni idalebi okan a fun iru eni bẹẹ ni idalẹbi fun awọn ẹsẹ ti o ti n da yoo si ronu pada yoo si bere idariji nipa oruko Jesu Kristi ati nitori etutu ti Jesu Kristi ti o se fun wa sugbon iru ọgbọn wo ni eleri otitọ ni o yẹ ki o lo bi a ba n sọ nipa ọgbọn eyi n sọ bi a se n gbe ọrọ kalẹ ṣe o mọ wipe ẹlomiran ko mọ bi a se gbe ọrọ kalẹ o ṣeeṣe bóyá o ti di àtúnbí o ṣeeṣe o ti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ o ṣeeṣe o di ọmọ Ọlọ́run ṣùgbọ́n bí o bá fẹ́ wàásù fún àwọn ẹlòmíràn kò mọ bí a ti gbé ọ̀rọ̀ kalẹ̀ o ṣeeṣe kí o kàn rí ìyá rẹ̀ kí o rí wí pé ìyá ń tọ́jú ó ń tọ́mú ó ń létí ìró ó ń da èékánná sí o ṣeeṣe kí o rí wí pé ìyá o kò gbọ́ àwọn ọ̀ṣọ́ ayé yìí o kò kọ́ra kò sí mọ bí a ti wàásù ọ̀rọ̀ Ọlọ́run a rò sọ pé màmá gbogbo nǹkan tẹ́ ń ṣe iṣẹ́ èṣù pátápátá gbáà ọ̀run àpáàdì ò jìnnà sí yín ìwàásù kọ́ yẹn. ẹni tó ń di adájọ́ yẹn kìí ṣe ẹni tó fẹ́ dáni láre yẹn kìí ṣe ẹni tí ó fẹ́ kí màmá kí ó rí ojú olúwa ó fẹ́ mú màmá bínú ni ìgbà tó bá ń sọ bẹ́ẹ̀ ó ṣeé ṣe ẹlòmíràn bóyá bàbá lójókòó kalẹ̀ ló gbé ọtí tira ó bẹ̀ sì ni mu ọtí ó sì ní ọmọ lọ́kàwé o ni ọmọ bá sọ pé ìwé kíkà ọ̀tí ẹ̀ tí ìtásìkò bàbá mo fẹ́ wàásù nítorí mo fẹ́ ṣe ẹlẹ́rìí nínú ilé yìí ọlọ́run ti gbé mi dìde gẹ́gẹ́ bí ẹlẹ́rìí ọtí tẹ́ mu yìí ìgò kan ṣoṣo yóò mú lọ sí ọ̀run àpáàdì títí ayérayé irú ẹni bẹ́ẹ̀ kì í ṣe ẹlẹ́rìí olóòótọ́ nítorí irú ẹni bẹ́ẹ̀ ò fẹ́ sọ nípa Jésù irú ẹni bẹ́ẹ̀ ó ń lé àwọn ènìyàn jìnà sí ìhìn rere tàbí ó ṣeé ṣe bóyá ṣe la ń lọ lójú títì a sì rí ẹnìkan ó jẹ́ lára àwọn obìnrin wọ̀nyí tí wọ́n ń fẹ́ àwọn tí wọ́n fẹ́ ta ara wọn fún owó wọ́n jẹ́ àwọn tí wọ́n máa ń ṣe àgbèrè tí wọ́n máa ń gba owó lọ́wọ́ àwọn ọkùnrin ìwọ tó sọ pé o ti mọ Jésù o ní ìtara ṣùgbọ́n ìtara òdì ni ò bá dúró ló sọ pé ìwọ ọmọbìnrin kí ló ń wálẹ̀gbẹ̀ títì ló sọ pé tó bá fẹ́ pè mí kí n bá ọ lọ lé mo lè bá ọ lọ ó wá sọ pé èmi ọmọ ọlọ́run lèmi dífà lèmi ń lọ ọmọ ọ̀run àpáàdì nìwọ nítorí èyí tó ń ṣe yìí ọ̀run àpáàdì ni bó bá kúrò ń bẹ̀ a sọ pé mo wàásù rẹ lónìí pẹ̀lú ìgboyà mo wàásù fún ọ̀dọ́mọbìnrin yẹn ó dá mi lójú pé tó bá jẹ́ tó máa nígbàlà ni ó yẹ kó nígbàlà lónìí ó wàásù ìhìn rere ó fi ọgbọ́n ó fi gbé ọ̀rọ̀ yìí kalẹ̀ jẹ́ kí a wò ó nínú bíbélì àwọn tí ó jẹ́ wípé wọ́n dẹ́ṣẹ̀ tí ọlọ́run sì lo àwọn kọ̀ọ̀kan láti jẹ́ kí wọn kí ó ní ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ wọn àkókò sí fún wa láti wo bíbélì láti wo àwọn ẹsẹ̀ wọ̀nyí ṣùgbọ́n wo máa dárúkọ wọn ní kọ̀ọ̀kan bí o bá jẹ́ olùkà bíbélì yóò yẹ ọ dáradára ṣòro ti wípé àwọn arákùnrin Jósẹ́fù wọ́n dá ẹ̀ṣẹ̀ tó jẹ́ wípé ó burú lọ́pọ̀lọpọ̀ nítorí pé wọ́n ta àbúrò wọn wọ́n tà á sí Íjíbítì wọ́n tà á fún àwọn ará Ismaili nípasẹ̀ bẹ́ẹ̀ ó wá tún lọ sí Íjíbítì ìyá púpọ̀ ni ó jẹ Jósẹ́fù gbà tó yá àwọn arákùnrin rẹ̀ wọ̀nyí wọ́n wá sí Íjíbítì láti ra oúnjẹ wọ́n ti gbàgbé ẹ̀ṣẹ̀ tí wọ́n dá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó rí nígbà tí wọ́n dé bẹ́ẹ̀ Jósẹ́fù mọ̀ wọ́n ó ń fẹ́ kí àwọn wọ̀nyí kí wọ́n kí ó ronú padà ó fẹ́ kí wọn kí ó ní oore ọ̀fẹ́ ọlọ́run ní ìgbésí ayé wọn ṣùgbọ́n kò gbé kà wọ́n láyà kò gbé kù wọ́n lójú ní kíákíá wípé ẹlẹ́ṣẹ̀ ni yín o èèyàn búburú ni yín nítorí wípé ẹni tí kò láàánú ẹ rí àbúrò yín tí ẹ tàsókò ẹrú ẹ rò wípé ẹ fẹ́ bá tèmi jẹ́ nì ẹ wò bí mo ṣe wà ń sìn kò sọ bẹ́ẹ̀ o ṣùgbọ́n ó ṣoore fún wọn ó fún wọn lóúnjẹ gbogbo nǹkan tí wọ́n fẹ́ rà ó fún wọn ó tún fi owó wọn ó tún fi padà sínú àpò wọn bí wọ́n ṣe ń lọ lójú títì lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà tí wọ́n dé ibùsọ̀ kan ni wọ́n dúró wípé kí wọn kí ó sinmi díẹ̀ wọ́n fẹ́ fún àwọn ìbákàsí ẹ àwọn ẹranko wọ́n fẹ́ fún ọ lóúnjẹ ni wọ́n rí oníkàlùkù rí owó rẹ̀ nínú àpò rẹ̀ wọ́n á sì ṣe wọ́n wípé kí ni a ti rí èyí sí ìgbà tí wọ́n tún padà lẹ́ẹ̀kejì ó tún fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò àbúrò yín ńkọ́ Benjamin ńkọ́ báyìí ńkọ́ bàbá ńkọ́ báwo leléyìí ṣe rí ibi tó ti ń bá wọn sọ̀rọ̀ ni àwọn fúnra wọn ni ọkàn wọn ń gbọgbẹ́ wípé ó dàbí ẹni wípé a ò ṣe dáadáa ní ti àbúrò wa tí a tà sí oko ẹrú wọn mọ̀ wípé Jósẹ́fù ń gbọ́ nígbò ó ṣe bí ó bá ka ìtàn yìí dáadáa ní Jẹ́nẹ́sìsì a rí wípé àwọn wọ̀nyí wọ́n tẹrí ba wọ́n jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn orí ọgbọ́n tí Jósẹ́fù lò níbẹ̀ kò gbé kà wọ́n láyà lẹ́sẹ̀kẹsẹ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni yìí o ẹ lọ sọ́nà àpáàdì rárá bí a bá fẹ́ wàásù ìhìn rere ó yẹ kí a mọ̀ wípé ọgbọ́n ọlọ́run ni a fi ń gbé ọ̀rọ̀ ọlọ́run kalẹ̀ jẹ́ kí n bí ọ́ ní ìbéèrè kan ìwọ tó ń wá sílé èsì tó jẹ́ wípé bóyá o ti ṣe àṣìṣe kan nílé bóyá ọ̀nà ẹ ò gún dáadáa nílé bó bá wá sílé èsì ọjọ́ kan tí olùṣọ́ àgùntàn wá sí ẹkùn rẹ tí ó yọwọ́ sí ọ wípé ìwọ èèyàn burúkú ni ọ̀run àpáàdì ò jìnnà sí ọ ǹjẹ́ wàá wá ṣọ́ọ̀ṣì mọ́ tí n bá sọ bẹ́ẹ̀ fún ọ ó ṣòro láti wá sí ṣọ́ọ̀ṣì bí n bá lé ọ káàkiri pé lágbájá ọ ẹlẹ́ṣẹ̀ ni o lágbájá ọ ẹlẹ́ṣẹ̀ bí n bá ń dárúkọ rẹ ní gbangba pé ẹlẹ́ṣẹ̀ ni ọ tí mo dójú tì ẹ ṣé wàá lè ronú pò àdà rárá ṣùgbọ́n bí a bá fẹ́ wà sí yẹ kí a ní ọgbọ́n ọlọ́run ṣe mo ti sọ ti Jósẹ́fù fún ọ nísinsìnyí ṣòro ti Nátánì Dafidi o ti da ese agbere. Natani wa si odo Dafidi o so itankan o so o pa ni bi owe. Sugbon Dafidi o mo, Dafidi ti be si ni dajo sugbon pelu ogbon Olorun. Ni Dafidi wa so ni Natani wa so fun pe iwo ni eni na. Lese kese ni Dafidi lo be si ni gbadura. Lo tun ba ni waju Oluwa lo teri ba wi pe emi ni elese na Olorun dariji mi pelu ogbon ni a fi gbe oro Olorun kale bi o ba wo Paul ni waju oba Agrippa o nsoro o wa so fun pe oba Agrippa mo mo ko gba nkan wonyi gbo ni to pe awon kan ko sele ni ikoko gba ti o soro ti o le yi ni lokan pada ni oba Agrippa wa so wi pe die loko ki o so mi di onigbagbo awon nkan wonyi won wo lokan awa na o ye ki a ko fun ogbon Olorun soran ti Jesu Kristi nigba ti o ri obinrin ni ti kanga obinrin ara Samaria ti o fi oro jomi to oro pelu re ti o nso fun lese gba to ya oni lo pe oko re wa e ti iba so wi pe iwo to je wi pe o nti ile okunrin kan de ile okunrin miran iwo to je wi pe agbere okuro ni igbese aye re iwo to je wi pe irinkunrin lori kaakiri Jesu o je so be oni lo pe oko re wa ni obinrin so pe ah bawo lo se mo mi o si nile oko ni Jesu wa tun so ju be lo fun ni wa fi ladugbo re sile ni o lo si igbo wo pe e wa wo okunrin kan o ti o so fun mi gbogbo nkan ti mo ti se ni igbese aye mi nje eyi ko ha ni Kristi na ogbon Olorun ni a fi gbe oro Olorun kale nitori be o ye ki a ni ogbon Olorun pelu ogbon Olorun a le so ri wa a le so wi pe a je omo ti tele aje omo siga tele aje oniku pani eniyan tele aje eni tin se fayawo tele aje eni tin ja tele sugbon ati ba Jesu pade Jesu ti yi wa pada ke a so fun awon eniyan wepe Jesu to se be fun mi o le se ti re na o le yi o pada o le so di eda titun di eniyan rere o le fi iye Olorun si igbese aye re a le mu awon eniyan wa sodo Jesu nipa sesu eri wa eri igbala tabi a le si bibeli ki a so fun awon eniyan wo pe Jesu Kristi ku fun wa lati ku ese wa lo ki a si je ki won ki o wo odo agutan Olorun ki o ku ese araye lo tabi awon iwe ipolongo ihirere ki a ma ra ni ile itaja wa ni gbagada a le fun awon eniyan atabi awon iwe tabi awon kaseti ti a ti waasu si a le fun awon eniyan pelu ogbon Olorun pelu emi irele ki a si ma gbadura fun won wi pe ki Olorun ki o se oju emi won ki won ki o ba de bo lowo ese ki won ki o le wa si odo Olorun iketa ki ni agbara ti n ti waasu eleri olooto ti n ti leyin Kristi ni eredi ti a fi n waasu agbara ti n ti waasu wa leyin je ki a wo Yohanu ori ketadinlogun ese ikokanlelogun ki gbogbo won ki o le je okan gege bi iwo baba ti je ninu mi ati emi ninu re ki awon pelu ki o le je okan ninu wa ki aye ki o le gbagbo pe iwo le ran mi agbara ti n ti iwa so wa leyin ni wo pe a je okan bi iwo ti o n dari idapo oju ole bi o ba ti diduro ti o n soro gba ti o ba dide duro ti o n tako alufa ti o n tako oluṣaagutan ti o n so pe emi ni adari idapo oju ole yi nitori be mo fe ki o yi eyin eyin ti e wa ni idapo oju ole pe eyi ti oluṣaagutan wa so ni ojo isinmi mi o faramo èyí tí wọ́n sọ ní ọjọ́ ajé ọkàn mi ò sí níbẹ̀ èyí tí wọ́n sọ ní ọjọ́bọ̀ mi ò gbà bẹ́ẹ̀ èyí tí mo gbà nìyí gba tó bá ti rí pé onídàrúdàpọ̀ ni ọ́ kò sí ọkàn tí ó nígbàlà ó nígbà tí a bá jẹ́ ọ̀kan ó nígbà yìí gan ni àwọn ènìyàn yóò gba Jésù Kristì gbọ́ wípé bàbá ni ó rán mi nítorí bẹ́ẹ̀ bí a bá jẹ́ ẹni tí ó ní ẹ̀mí ìṣọ̀kan pẹ̀lú àwọn ará ẹ̀mí ìṣọ̀kan nínú ìjọ ti o je wipe bi oluṣaagutan ti n so bẹẹ la n ti lẹyin bi adari ẹkun bi o ti n so bẹẹ ni a n kin lẹyin bi awọn ti a jọ jẹ ara ninu oluwa bi wọn ti n gbe soke bẹẹ la jọ n gbe soke bi wọn ti n gbe silẹ bẹẹ ni a jọ n gbe silẹ ẹkọ kan iwọṣọ kan irin kan to je pe amoran kan na ni an gba awon ti an gba ni imoran gba ti awon eyan ti won ba ri isokan wa ti won ba ri pe ajo ni idapo a si ni irepo igbesi aye wa ti o wa ni isokan pelu awon eniyan mimo yi o ma je ki won ki o le gbagbo bi a ba wa su si won eyi ni agbara ti nti iwaasu wa leyin ise be nikan je ki a wo ise awon aposteli ori kini ese ikejo sugbon eyin o gba agbara nigba ti emi mimo ba ba le yin eyin o si ma se eleri mi ni Jerusalem ati ni gbogbo Judea ati ni Samaria ati titi de opin ile aye ti a ba gba emi Olorun laaye ni igbesi aye wa ti a fi emi Olorun kun wa ti a ti ni emi Olorun ninu ati lode ti o je pe oro ti a nso iro ti a nro lati odo emi Olorun wa ni ti o je pe agbara emi Orun agbara ina ti jo awon nkan ti ko se ti ko dara ni igbesi aye eniyan emi Olorun ina Olorun ti jorun o ti wa ni igbesi aye wa bi a ba nsoro emi Olorun yo ma ti nkan won yi leyin yo je agbara fun oro ti a nso ninu iwe ise awon aposteli ori kerin ise awon aposteli ori kerin ese ikokanlelogbon nigba ti won gbadura tan ibi ti won gbe pejo si mititi gbogbo won si kun fun emi mimo won fi igboya so oro olorun eni ti o ba fe ki iwa so ki o ni agbara agbara ti yi okan pada agbara ti n si tun igbesi aye eni ti agbara ti si awon elese loju lati je ki won ki o ri olugbala odo agutan olorun ti o ko ese ara aye lo agbara ti fun ni igbagbo ninu Jesu Kristi agbara ti je ki a le seriba ki a le wole lese agbelebu Jesu Kristi eni ti o ba nfe iru agbara be fun iwaasu re o ye ki o kun fun adura o ni nigba ti won gbadura tan e ki se awon ti o nsun lori adura e ki se awon ti o je pe bi a ba ni e je ki a gbadura iseju marun won ti da ki adura e ki se awon ti o je wi pe bi a ba ti se ifisan ki a so wi pe e je ki a dide e je ki a gbadura won ba ti wuye wuye won iseju kan won o mo kini won o so mo awon wonyi won gbadura kikan kikan won gbadura pelu igbagbo bi won ti gbadura a so fun a wi pe ibi ti won ti n gbadura o mititi bi o ba je pe adura adake je ni adura ki a ma le soro sita adura ki a ma tire le mo ki awon ti o nlo nitosi ki won ma mo wi pe a n gbadura ile ibi ti won wa ko le mititi sugbon won gbadura ibi ti won pejo si o mititi yeyi ni adura ti a n gba ti a n laagun adura ti a n gba ti a n soro soke adura ti a n gba ti a n mi owo olorun o wa so fun awu pe won kun fun emi mimo won kun fun imo agbara olorun o so kale si igbesi aye won o wa ni won fi igboya soro olorun o so iketalelogbon agbara nla agbara nla ni awon aposteli si fi n jeri ajinde Jesu olowa ore ofe pupo si wa lori won kini eredi ti a fi waasu ohun ti a fi waasu ni pe ki awon okan ki o ba le ni igbala ki won ki o ba le gba Jesu Kristi gbo ki se ki won ki o le ma wa si ile isin ni kan soso sugbon ki a ba le gba okan won la ki won ki o le gbe igbesi aye ki o bori ese wo Johanu ori ogun ese ogbon ati ese ikokanlelogbon opolopo ise ami miran le Jesu se niwaju awon omo ehin re ti a ko ko sinu iwe yi sugbon won yi le a ko ki eyin ki o le gbagbo pe Jesu ni se Kristi na omo Olorun ati ni gbigbagbo ki eyin ki o le ni iye ti oruko re ni gbigbagbo ki eyin ki o le ni iye le oruko re nitori be eredi iwa so wa ni we pe ki se pe ki a je alatako awon eniyan kì í ṣe wípé kí a máa lé wọn sá fún ọlọ́run kì í ṣe wípé kí a máa sọ wípé lágbájá èèyàn búburú ni lágbájá ìwàásù kọ́ yẹn èrèdí ìwàásù wà ní wípé kí wọn kí ó lè wá sọ́dọ̀ Jésù kí wọn kí ó lè ní ìgbàlà ki won ki o le kunle fun Jesu ki won ki o si le ni igbala okan won ki won ki o ba le ni iye ainipekun loni ni Jesu Kristi ni o npe o gege bi enikokan gege bi eni ti o mo Olorun gege bi eni ti o ti ni ore ofe wi pe o ye ki o je eleri eleri otito eleri ti o mo wi pe a le ni igbala ti ewo fun ara re ki o ti ni igbala bi o ba ti ni igbala o ti je eleri o ti di agbenuso fun Olorun ije duro lori ese re ki o gbadura ki agbara Olorun ki o sokale si igbese aye re ki iboya ki o sokale si igbese aye re ki ogbon bi ati gbe iwasu ire kale ki o sokale si igbese aye re ki itara fun ise Olorun ki o sokale si igbese aye re dide ki o gbadura soke so fun Olorun wi pe o fe je eleri olooto eleri ki gba okanla eleri ki so fun awon eniyan wi pe Jesu Kristi o ni ona Jesu Kristi o ni iye ati wi pe Jesu Kristi ni eni na ti a fi fun wa ki o ba le gba wala ko ninu ese wa dede ki o so fun Olorun Jesu Kristi ni otito o ni ona ati iye enikeni ti o ba to baba wa o ni lati wa nipasẹ re so fun Olorun wi pe nipa eri re nipa kika oro Olorun fun awon eniyan nipa wiwa ati fun awon eniyan nipa pinpin awon iwe kekeke ipologo irere nipa awon iwe nipa kafeti nipa opolopo ogun Olorun wi pe o wa si irere o wa si irere o je eni ti mu awon eniyan wa si odo Jesu Kristi gbadura titi agbara Olorun ogbon Olorun iye Olorun ore ofe Olorun itara Olorun ina ti funi ni itara ti gbogbo irewesi yo kuro ni igbesi aye re gbadu ati ti awon nkan wonyi yo ti sele ni igbesi aye re to fi le je eleri.

Jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọrùn. A dúpẹ́ wípé ẹ ti ràn wá lọ́wọ́ títí dé àkókò yìí. A dúpẹ́ àwọn ọ̀rọ̀ tí a ti gbọ́. A dúpẹ́ àwọn ohun tí ẹ ti ṣe fún wa. A dúpẹ́ fún àwọn ìbùkún ńláńlá tí ẹ ti fún ẹnì kọ̀ọ̀kan wa. A dúpẹ́ fún ìdánilójú wípé ẹ wà pẹ̀lú wa. A dúpẹ́ wípé ẹ ò fi wá sílẹ̀. A dúpẹ́ wípé bí a ti ń retí, bí a ti gbàdúrà, ti rọ̀ mọ́ ìlérí yín, wípé ẹ ti ṣe ohun tí à ń béèrè. Ẹ gba ọpẹ́ àti ìyìn wa lórúkọ Jésù. A sì ń gbàdúrà wípé àwọn ìbùkún tẹ̀mí tara èyí tẹ́ ti fún wa yóò jẹ́ àjẹmọ́nú lórúkọ Jésù, wípé a ò ní pàdánù ohunkóhun tẹ́ ti ṣe fún wa. Bí a ti dé ìparí àwọn ètò wa fún ti ìpàgọ́ àjíǹde yìí, à ń bẹ̀ yín wípé ọ̀rọ̀ ta ó gbọ́ nísinsìnyí kí ó ṣe iṣẹ́ àṣepé nínú ọkàn ẹnì kọ̀ọ̀kan wa. Bí ẹ ti rán wa jáde lọ láti ṣiṣẹ́ fún yín, à ń bèrè wípé ọgbọ́n àti agbára àti òye àti ìtara láti ṣe iṣẹ́ náà pẹ̀lú ìtẹ́wọ́gbà ẹ ó fi fún ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ Jésù. A dúpẹ́ wípé ẹ ti gbọ́, lórúkọ Jésù ni a gbàdúrà. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ó mú wa rí ìbẹ̀rẹ̀, ó tún mú wa rí ìparí ìpàgọ́ wa. A sì dúpẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ohun tí Ọlọ́run ti ṣe fún wa. Mo gbàgbọ́ wípé kò sí ẹni tó ń padà lọ sí ilé ní ọwọ́ òfo. A lè gbé ọ̀pá ebenezer wa sókè wípé títí dé yìí ni Olúwa ràn wá lọ́wọ́ dé. Bí a ṣe máa ń sọ ní ìlú wa wípé báyìí la ó máa rí, a ò ní rí báyìí báyìí. A ti sọ nípa àgbélébòó àti ìgbàlà wa. A ti sọ nípa àgbélébòó àti ìsọdimímọ́ wa. Nísinsìnyí a fẹ́ sọ nípa àgbélébòó àti iṣẹ́ ìsìn wa. Nínú Yohánù orí kejìlá ẹsẹ̀ ìkẹrìnlélógún, ó ní lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín, bí kò ṣe pé wóró àlìkámà bá bọ́

ní iyè àti pé ìyọnu rẹ̀ ló fi iyè sí wa lẹ́nu. Nítòótọ́ gẹ́gẹ́ bí a ti kà á nípa Jésù, tí a sì ń kà á nípa ìjọ àwa tí a jẹ́ ọmọ lẹ́yìn rẹ̀, ó ní bí kò ṣe wí pé wóró àlìkámà bá bọ́ sínú ilẹ̀, tí ó sì kú yóò wà lí òun nìkan. Ó ní ṣùgbọ́n bí wóró àlìkámà yìí, bí ó bá bọ́ sílẹ̀, tí ó bá sì kú yóò so èso ọ̀pọ̀lọpọ̀. Bí a ti ń sọ nípa Jésù, bẹ́ẹ̀ náà ni ó yẹ kí a máa sọ nípa ti ara wa, nítorí wípé ohun tí ó ṣẹlẹ̀ sí orí, ó ní láti ṣẹlẹ̀ sí àwọn ẹ̀yà ara. Bí àwa náà, bí a bá fẹ́ ṣe iṣẹ́ ìsìn tí yóò lè so, a gbọ́dọ̀ ṣe àgbéyẹ̀wò ọ̀gangan ibi tí àgbélébò wà nínú iṣẹ́ ìsìn wa. Àwọn tí wọ́n bá ń kọ àgbélébò, tí wọ́n ń yẹrí fún àgbélébò ìṣòro, tàbí àgbélébò àṣìgbọ́, tàbí àgbélébò inúnibíni àti ti ìnira, wọn kò lè ṣe iṣẹ́ ìsìn tó mọ́yán lórí nínú ìjọba Ọlọ́run. Èyí jẹ́ wípé àgbélébò àti iṣẹ́ ìsìn wa, wọ́n máa ń lọ ní fẹ̀gbẹ́kẹ̀gbẹ́, wọn ò lè ya ara wọn. Bí o bá ti gbé àgbélébò sílẹ̀ lórí wípé iṣẹ́ ìsìn rẹ kò ní jẹ́ ìtẹ́wọ́gbà, bí o bá rọ ara lóye, bí ara kò bá di, bí o bá di òkú, nígbà náà ni iṣẹ́ ìsìn rẹ ni ó tó lè jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Jésù Olúwa àti Olùgbàlà wa, èyí tí a ti kà, jẹ́ kí a ka ẹsẹ̀ tí ó tẹ̀lé. Ó ní, ẹni tí ó bá fẹ́ ẹ̀mí rẹ̀ yóò sọ ọ́ nù. Èyí ni ẹni tí ó bá ń ṣe àkẹ́bàjẹ́ ara, ẹni tí ó ń tọ́jú ara, kò fẹ́ ìṣòro, kò fẹ́ inúnibíni, kò fẹ́ wàhálà, kò fẹ́ àṣinigbọ́. Ó ní, ẹni tí ó bá ń ṣe bẹ́ẹ̀ yóò sọ ẹ̀mí rẹ̀ nù. Ó wá ń sọ fún wa wípé ẹni tí ó bá sì kórira ẹ̀mí rẹ̀ lé ayé yìí, ni yóò pa á mọ́ títí dé títí ó fi di iyè àìnípẹ̀kan. Nínú ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n, ó ní, bí ẹnikẹ́ni bá ń sìn mí, kí ó máa tọ̀ mí lẹ́yìn. Bí ẹnikẹ́ni bá fẹ́ láti sin Olúwa, kí ó máa tọ Olúwa lẹ́yìn. Kí ni à ń pè ní títọ Olúwa lẹ́yìn? Nítorí pé títọ lẹ́yìn àti sísìn wọ́n ń lọ ní ojú ọ̀nà kan náà. Ní Lúkù orí kẹsàn-án ẹsẹ̀ ìkẹtàlélógún, ó sì wí fún gbogbo wọn pé, bí ẹnìkan bá ń fẹ́ láti máa tọ̀ mí lẹ́yìn, kí ó sẹ́ ara rẹ̀, kí ó sì gbé àgbélébò rẹ̀ ní ìjọ gbogbo, kí ó sì máa tọ̀ mí lẹ́yìn. Èyí jẹ́ kí ó yé wa wípé láì sí àgbélébò, kò sí wípé à ń tọ̀ lẹ́yìn. Bí a ò bá sì tọ̀ lẹ́yìn, a ò lè ṣe iṣẹ́ fún Olúwa. Bí a ò bá sì ṣe iṣẹ́ fún Olúwa, a kì yóò lè dádé lọ́jọ́ ìkẹyìn. Ó wá yé wa nígbà náà wípé láì sí àgbélébò, kò sí adé. Ìrora, ìyà, ìpọ́njú, tí a bá farada nínú iṣẹ́ ìsìn wa sí Ọlọ́run àti sí ènìyàn, ni yóò mú kí iṣẹ́ ìsìn wa kí ó lérè. Ìfaraẹniróbọ nínú iṣẹ́ ìsìn Ọlọ́run, ó níye lórí púpọ̀ níwájú Ọlọ́run. Bí a ó ṣe máa wo ipa mẹ́ta nínú ìwàásù òní, ẹ jẹ́ kí a máa fi ọkàn bá a lọ. Ìkíní, ṣíṣe iṣẹ́ ìsìn pẹ̀lú ìgbọ́ràn àti gbígbé àgbélébò. Ṣíṣe iṣẹ́ ìsìn pẹ̀lú ìgbọ́ràn àti gbígbé àgbélébò. Ìkejì, sísin Ọlọ́run àti ìjọ Ọlọ́run pẹ̀lú ìfaraẹniróbọ. Sísin Ọlọ́run pẹ̀lú ìjọ Ọlọ́run pẹ̀lú ìfaraẹniróbọ. Ìkẹta, ṣíṣe apọn láti gba àwọn tí ó nùlà lọ́nà.

ọ̀nà ṣíṣe apọn láti gba àwọn tí ó nù là lọ́nà kọ́nà. Bí a ṣe ń wo àwọn ipa mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí lórí wípé ohun tí a ń pè ní àgbélébò ó rọ̀ mọ́ ìkọ̀ọ̀kan nínú wọn. À ń sọ nípa ìgbọràn, à ń sọ nípa gbígbé àgbélébò, à ń sọ nípa ìfaraẹnirúbọ, a sì ń sọ nípa ṣíṣe apọn. Kí a wò ó ní ọ̀kọ̀ọ̀kan, ṣíṣe iṣẹ́ ìsìn pẹ̀lú ìgbọràn àti gbígbé àgbélébò, kí ó yí ẹnì kọ̀ọ̀kan wa wípé àìgbọràn ó máa ń ba iṣẹ́ ìsìn wa jẹ́. Àìgbọràn ó máa ń jẹ́ kí iṣẹ́ ìsìn wa kí ó máa ní ìtẹ́wọ́gbà, àti kíkọ àgbélébò, kíkọ ìyà tàbí inúnibíni, ó máa ń jẹ́ kí iṣẹ́ ìsìn wa kí ó máa jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa. Ṣíṣe iṣẹ́ ìsìn pẹ̀lú ìgbọràn àti gbígbé àgbélébò, àwọn ẹsẹ̀ Bíbélì tí a fẹ́ kà nísinsìnyí ni wọ́n ń sọ fún wa àwọn ohun tí a ní láti ṣe ṣáájú sísìn Ọlọ́run tàbí ṣáájú ṣíṣe iṣẹ́ ìsìn sí Ọlọ́run. Nínú Epístélì kínní sí àwọn ará Tẹsalóníkà ni a ń ka orí kínní ẹsẹ̀ ìkẹsàn-án. Epístélì kínní sí àwọn ará Tẹsalóníkà, orí kínní ẹsẹ̀ ìkẹsàn-án. Nítorí pé àwọn tìkára wọn ròyìn nípa wa, irú ìwọlé tí àwa ti ní sọ́dọ̀ yín, bí ẹ̀yin sì ti yí padà sí Ọlọ́run kúrò nínú ère, kúrò nínú ìbọ̀rìṣà, kúrò nínú ère láti máa sin Ọlọ́run alààyè àti òtítọ́. Ó yé wa nígbà náà wípé bí kìí bá ṣe wípé a kọ òrìṣà sílẹ̀, gbogbo àwọn òrìṣà tó wà lọ́wọ́ wa, nílé wa, ní ìdílé wa, bí kìí bá ṣe pé a kọ̀ wọ́n sílẹ̀, ìsìn wa kò lè jẹ́ ìtẹ́wọ́gbà. A kìí sin Ọlọ́run kí a tún máa bọ̀rìṣà lẹ́ẹ̀kan náà. Ó yẹ kí a mọ̀ wípé Ọlọ́run ni ọba, kí a sì kọ gbogbo òrìṣà sílẹ̀. Èyí jẹ́ wípé kí a rọ gbogbo àwọn orogún tó lè máa bá Ọlọ́run ta kàngbọ̀n, kí a rọ̀ wọ́n lóyè, nítorí wípé a kò lè sin Ọlọ́run pẹ̀lú mamoni. Nínú Lúkù orí kẹrìndínlógún, Lúkù orí kẹrìndínlógún ẹsẹ̀ ìkẹtàlá, kò sí ìránṣẹ́ kan tí ó lè sin Olúwa méjì, àyàṣebí yóò kórira ọ̀kan, yóò sì fẹ́ èkejì, tàbí yóò fi ara mọ́ ọ̀kan, yóò sì yan èkejì ní ìpọ̀sí. Ẹ̀yin kò lè sin Ọlọ́run pẹ̀lú mamoni. Ẹ̀ṣẹ̀ ní láti kúrò lọ́wọ́ wa. A ní láti di ẹni ọ̀tún, ẹni ìgbàlà, kí a kọ àwọn ohun tí ọ̀rọ̀ Ọlọ́run lòdì sí, kí a kọ wọ́n sílẹ̀, kí a tó bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ ìsìn sí Olúwa. Nínú Joshua orí ìkẹrìnlélógún, Joshua orí ìkẹrìnlélógún ẹsẹ̀ ìkẹrìnlá. Ǹjẹ́ nítorí náà ẹ bẹ̀rù Olúwa kí ẹ sì máa sìn lé òdodo àti lé òtítọ́, kí ẹ sì mú òrìṣà wọn nì kúrò tí àwọn bàbá yín sìn ní ìhà kejì odò ni àti ní Íjíbítì, kí ẹ sì máa sin Olúwa. Bí a ti ń sọ nínú Májẹ̀mú láéláé, bẹ́ẹ̀ náà ni a ń tẹnu mọ́ nínú Májẹ̀mú titun wípé bí a bá fẹ́ sin Olúwa, a ní láti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, a ní láti kọ iṣẹ́ ara sílẹ̀, a sì ní láti kọ àwọn òrìṣà sílẹ̀. Ẹsẹ̀ ìkẹtàlélógún. Ǹjẹ́ nítorí náà ẹ mú Ọlọ́run àjèjì tí ń bẹ láàrin yín kúrò, kí ẹ̀yin sì yí ọkàn yín sí Olúwa Ọlọ́run Ísíráẹlì. Àwọn ènìyàn náà sì wí fún Joshua pé Olúwa Ọlọ́run wa lé àwa ó máa sìn, ohùn rẹ̀ lé àwa ó sì máa gbọ́.
bi ati ri awon kan wonyi oye wa wi pe laisi iriri atunbi iriri igbala tabi iyi pada okan ti o daju ko sese lati sin olorun ni itewogba. Deuteronomy ori kewa Deuteronomy ori kewa ese ikejila ati ese ogun bi abati nka won ni ki iwo fun are ki o je ki emi olorun ki o ma tumo awon oro yi dele ninu okan re ki o mo awon ti olorun bere ki o to di we pe o gbo wole ise ese olowa. Deuteronomy ori kewa ese ikejila ati ese ogun nje nisisin yi Israeli kini oluwa re nbere lowo re bi ko se lati ma beru re bi yesi nkan akoko ni yi we pe ki o ma beru oluwa olorun re ikeji lati ma rin li ona re gbogbo ki a to so wi pe ansin olorun ohun akoko ki a ma beru re ikeji ki a ma rin ni ona re gbogbo gbogbo ilana ti o la sile ki a rin ninu re oni lati ma fe ohun ti olorun ba fe ki a fe ohun ti olorun ba ko ki a ko o tun wa so fun awe pe ati lati ma sin lati ma se oluwa olorun re pelu aya re gbogbo ati pelu okan re gbogbo ori o meta to saju ki a to so wi pe ansin olorun tabi an se sesin si olorun oni lakoko ki a beru re lekeji ki a rin ninu gbogbo ona re iketa ki a fe oni leyin na ni a o ma sin pelu gbogbo okan ati pelu gbogbo aya wa ni ese ogun ki iwo ki o ma beru oluwa olorun re oni ki iwo ki o ma sin o ran wa leti wi pe ni sisin oluwa o lo papo pelu ki a ma beru oluwa ati ki a ma sin oni ki iwo ki o faramo ma se faramo orisa ma se faramo aye ma se faramo awon nkan to wa ninu aye oni ki a ma beru re ki a ma sin ki a ma faramo ninu Joshua ori kejilelogun Joshua ori kejilelogun ese ikarun kiki ki e kiye sara gidigidi lati pa ase ati ofimo ti Mose iranse Oluwa fifun yin lati fe Oluwa Olorun yin ati lati ma rin ni gbogbo ona re ati lati ma pa ase re mo ati lati ma faramo ati lati sin se ori ohun ti bibeli nsoju abere niko ki o to so fun wa wi pe ki a ma sin oni lakoko ki a pa ase re mo ki a pa ofin re mo o tun so fun wa wi pe ki a fe ki a ma yin ki a ma rin ni ona re gbogbo ati ki a tun ma pa awon ase re mo ki a faramo oni leyin na ki a ma sin pelu aya yin gbogbo ati pelu okan yin gbogbo nitori na eni kokan wa ti ati wa sin ti an gbaradi ti an mura sile ti an so wi pe a o se Oluwa o ye ki o ye wa wi pe ririn ninu ona Oluwa sise igboran si oro Olorun ati nini igbagbo igboran wi pe awon nkan wonyi lo ma nje ki ise esin wa ki o je ojulowo ati itewogba niwaju Olorun ki wa ni eredi ti ani lati rin ti ani lati se ti ani lati huwa gege bi ati nso ninu bibeli gege bi ati ka eredi eyi ni wi pe eni ti o ba je omo Olorun eni ti o ba ti ni igbala toto ki se ti ara re mo o je ti Olorun ninu Korinti kini ori kefa ese ikokandilogun ati ese ogun oni tabi eyin ko mo pe ara yin ni tempili emi mimo ti nbe ninu yin ti eyin ti gba lowo Olorun eyin ki si se ti ara yin bi a ba ti di eni igbala bi oruko wa ba wa ninu iwe iye Olorun
bi aba ni emi olorun ti o nje ri pelu emi wa wi pe ati di omo olorun o nso fun a wi pe a ki se ti ara wa nitori ati rayin ni iye kan nitori na eyin olorun logo ninu ara yin ati ninu emi yin ti se ti olorun o ye ki a mo ede enu eni ti o je onigbagbo ati iranse olorun ninu samuel keji ori kedogun samuel keji ori kedogun ni ati nka ese ikerinla ati ese ikedogun ohun ti an ka nihi o je apere fun wa bi eni kokan o je apere ohun ti o ye ki a ma so fun jesu christi oluwa ati olugbala wa ni igba gbogbo o si je apere iru iwa ti o ye ki a ni ninu ijo pelu awon adari wa ninu ijo wo lati ese ikerinla samueli keji orike dogun ese ikerinla dafidi si we fun gbogbo won awon iranse re ti o wa lodo re ni jerusalem pe edide eje ki a sa lo nitori pe ko si eni ti yo gba wa lowo absalomu eyara ki a lo kuro ki ohun ma ba yara le wa ba ki o ma si mu ibi ba wa ki o ma si fi oju eda pa ilurun nihi ni a nri dafidi bi o ti le je wi pe o ni isoro o ni wahala bi o ti le je wi pe omo bibi inu re lo dide si awon eniyan woyi ti a pe ni iranse dafidi sibe won mo wi pe awon je iranse ati wi pe dafidi o nje oba lori won won o ka wahala ti dafidi ni ailera alebo ti dafidi ni won gba wi pe o si je oba lori won wo ede enu won ki o le ye o wi pe awa ti a gba jesu gege bi olowa ati olugbala wa iru ede yi lo ye ko wa lenu wa ni ese kedogun awon iranse oba si we fun oba pe gege bi gbogbo eyi ti oluwa wa oba nfe wo awa iranse re ti mura tan o ye ki a mo wi pe bi a ba nba olowa soro ki a mo wi pe o je olugbala wa o je oba fun wa bi awon ti o wa ninu aye bi won o ti le gba gbo awa gba jesu gbo ki a si mo wi pe gege bi eni ti o se ise iranse o ye ki a so fun wi pe gege bi gbogbo eyi ti oluwa wa oba nfe nitori o le oba awon oba oluwa awon oluwa ki a si so fun wi pe iranse re ti mura tan ati ninu ijo pelu bi abani adari lori wa tabi oluso agutan lori wa o ye ki a le mo wi pe bi oluso agutan bi o ba ti nlana sile wi pe ise esin ti a o se niyi ki se wi pe ki a ma jiyan ki a ma so wi pe rara ona miran wa to ye ka gbe iru ise be gba o ni ki a ma dahun bi awon iranse dafidi bi won ti dahun ki a so wi pe ohun gbogbo ti oluwa tabi ti adari wa ba nfe awa iranse re amuratan ninu awon oba kini ori ogun awon oba kini ori ogun ese ikerin oba israeli si da o si dahun o si we pe oluwa mi oba gege bi oro re ti re li mi ati ohun gbogbo ti mo ni awa ti a je omo olorun iru oro yi ni o ye ki o wa lenu wa wi pe olorun wa oluwa wa oba lori wa oba lori ijo wi pe ti re li awa ati ohun gbogbo ti ani nigbati iyi ba ye wa yeke yeke a o fi gbogbo okan wa teriba fun gbogbo ofin ati ilana re nitori pe awon omo aye o kara maisiki iru ijo wa ara eni ati iru igboran ati iru ise esin be si olorun o daju wi pe won o tako wa won o se inu ni bi ni si wa won o gbo ewuro si wa loju won o si gbiyanju lati da lati di wa lona
ni gbogbo ona awon wahala ati inu ni bi ni won yi ni an pe ni agbelebo asini lati gbe awon agbelebo won yi ki amatele Jesu ki asimate siwaju ninu ise isin olorun nisisin yi ipa keji ninu iwaaso wa sisin olorun ati ijo olorun pelu ifara eni robo sisin olorun pelu ijo olorun je ki o ye o wi pe bi a ba nso wi pe sisin olorun a nso nipa sisin ijo olorun nitori wi pe a o le paala sarin awon mejeji bi o ba sin olorun ori lati sin ijo olorun ninu chronicle keji ori ikarun din logoji chronicle keji ori karun din logoji ese iketa o si we fun awon omo lefi ti nko gbogbo israeli ti se mimo si oluwa o nso nihin awon iranse awon ti won se ise esin ni ile israeli o pe won ni awon omo lefi awon yi ni ati ya soto fun ise esin oluwa o nso fun won wi pe egbe apoti eri mimo ni lo sinu ile na ti solomoni omo dafidi oba israeli ti ko ki yo si je eru li ejika yin nitori tele tele won ma gbe apoti eri mimo yi le ejika ni sugbon won so wi pe ki won ki o gbe lo si temple ti solomoni ti o ti ko oni esin oluwa olorun yin nisisin yi ati israeli awon eniyan re oni esin oluwa bi e ba si tin sin oluwa ki e ranti wi pe e o sin awon eniyan re lati ifihan inu iwe mimo ni ati ko wi pe ohunkohun ti a ba se si eniyan olorun olorun la nse si ohunkohun ti a ba si se fun awon eniyan olorun olorun ni a nse fun ore tabi ibi ti a ba se si awon eniyan olorun olorun funra ara re ni a nse si lati oni lo je ki o yi o wi pe bi o ba se ka si omo olorun o nse ka si olorun bi o ba se ka si eni to ntele Jesu iranse Jesu iranse olorun iru ika be ki se eniyan lo nse si o nse ika be o nse si oluwa fun rara re bi o ba si sore bi o ba se ise anu bi o ba se ise esin bi o ba toju omo olorun kan olorun lo ntoju olorun lo nfi ife han fun nitori wipe ohun ti a ba se fun omo olorun olorun fun ara re la se fun ninu Matthew ori kedogbon ese ogoji eyi ni a ri oro Jesu to so fun awe pe bayi ni o ri lojo ikehin ohun kekeke ti a se ohun lanla ti a se yala o dara yala ko dara bi a ba se si omo olorun a se si olorun oba yo si dahun yo si wi fun won pe looto ni mo wi fun yin niwon bi eyin ti se fun okan ninu awon arakunrin mi won yi ti o kere julo eyin ti se fun mi niwon bi eyin ti se fun awon arakunrin mi awon omo leyin Jesu ohun yi ti won se si Jesu wo ese ikarun dini adota ese ikarun dini adota nigba na ni yo da won lohun wi pe looto ni mo wi fun yin niwon bi eyin ko ti se fun awon fun okan ninu awon ti o kere julo won yi eyin ko se fun mi awon wonyi won o mo eko ti an ko yi ki o to di we pe ikopa oju won de won ro we pe bi awon ba ri Jesu awon feran Jesu bi awon ba ri Jesu awon o se ise iranse fun Jesu lai mo we pe ise iranse ti a se ore ti a se anu ti a se
àdúrà àti àgbà ìtọ́jú tí a ṣe fún àwọn ọmọ ọlọ́run ọlọ́run fúnra ara rẹ̀ olúwa fún ara rẹ̀ la ń ṣe nǹkan wọ̀nyí fún àwọn tí a sì kọ̀ tí a kò ṣe ọlọ́run ni a kò ṣe nǹkan wọ̀nyí ni a kò ṣe fún nínú ìṣe àwọn apostoli orí kẹsàn ẹsẹ ìkẹrin àti ìkarùn ìṣe àwọn apostoli orí kẹsàn ẹsẹ ìkẹrin ó sì ṣubú lulẹ̀ èyí ń sọ nípa Saulu ó gbọ́ ohùn tí ó ń fọ̀ sí i pé Saulu èé ṣe tí ìwọ fi ń ṣe inú ni bí ni sí mi Saulu kò tí ì rí Jésù lójúkojú ṣùgbọ́n ó ṣe inú ni bí ni sí àwọn ìjọ ohun tí Saulu ṣe sí àwọn ìjọ Jésù sọ wípé òun ló ṣe é sí ó ní Saulu èé ṣe tí ìwọ fi ń ṣe inú ni bí ni sí mi ó sì wí pé ìwọ ta ni olúwa olúwa sì wí pé èmi ni Jésù ẹni tí ìwọ ń ṣe inú ni bí ni sí ohun ìrora ni fún ọ láti tàpá sí ẹ̀gún àwa náà mọ̀ wípé a máa ń sọ ní èdè Yorùbá wípé ẹni tí a bá fẹ́ ìyá rẹ̀ ni ọmọ rẹ̀ wu ni nítorí bẹ́ẹ̀ ohun tí a bá ṣe sí ọmọ ìyá la ṣe sí a máa ń sọ pẹ̀lú wípé ẹni tí ó rí ewúrẹ́ ẹni tí ó nà án lọ́pàá eléwúrẹ́ ni onítọ̀hún kórira nítorí bẹ́ẹ̀ ohun tó bá ṣe sọmọ ọlọ́run ohun tó bá ṣe sí ìjọ ọlọ́run ọlọ́run fúnra rẹ̀ ló ń ṣe sí ó yẹ kí a wo ipa méjì ti iṣẹ́ ẹ̀sìn ọlọ́run tí ó pín sí tàbí iṣẹ́ ẹ̀sìn sí ìjọ ọlọ́run tí ó pín sí ìkíní sísin ìjọ lápapọ̀ gẹ́gẹ́ bí ara kan bí a bá ń sọ nípa sísin ìjọ ọlọ́run èyí pín sí méjì ìkànnì wípé a ń sin ìjọ ọlọ́run lápapọ̀ bí ara kan ìkejì ni wípé a ń sin olórí jorí ọmọ ìjọ kọ̀ọ̀kan yẹ kí a wò ó ní kọ̀ọ̀kan ìkíní sísin ìjọ lápapọ̀ nínú ìṣe àwọn apostoli orí ogún ìṣe àwọn apostoli orí ogún ẹsẹ ìkọkàndínlógún bí mo ti ń fi ìrẹ̀lẹ̀ ọkàn gbogbo sin olúwa àti omijé púpọ̀ pẹ̀lú ìdánwò tí ó bá mi nípa ìdènà àwọn Júù bí èmi kò ti fà sẹ́yìn láti sọ ohunkóhun tí ó ṣàǹfààní fún yín àti láti máa kọ yín ní gbangba èyí jẹ́ bí a ti ń wàásù nísinsìnyí ó jẹ́ wípé a ń ṣe iṣẹ́ ìránṣẹ́ fún ìjọ lápapọ̀ láti máa kọ yín ní gbangba ṣùgbọ́n ó tún wá sọ fún wa wípé láti máa kọ yín láti ilé dé ilé èyí jẹ́ wípé a ń ṣe iṣẹ́ ẹ̀sìn yìí fún ẹnìkọ̀ọ̀kan tàbí sí ẹnìkọ̀ọ̀kan nínú ìjọ nínú Galatia orí karùn-ún ẹsẹ ìkẹtàlá nítorí a ti pè yín sí òmìnira ara kìkì pé kí ẹ má ṣe lo òmìnira yín fún ààyè sípa ti ara ṣùgbọ́n ẹ máa fi ìfẹ́ sí ọmọnìkejì yín níkọ̀ọ̀kan ó yẹ kí a mọ̀ wípé a ní láti sin ẹnìkọ̀ọ̀kan nínú ìjọ a ní láti ṣe iṣẹ́ ìránṣẹ́ iṣẹ́ ẹ̀sìn fún ẹnìkọ̀ọ̀kan nínú ìjọ a ní àwọn ojúṣe kan nínú iṣẹ́ ìránṣẹ́ gbangba sí ìjọ lápapọ̀ ó ṣe é ṣe kí a wà nínú ẹgbẹ́ àwọn akọrin ó ṣe é ṣe kí a wà nínú ẹgbẹ́ àwọn tí ń ṣọ́nà ó ṣe é ṣe kí a wà nínú ẹgbẹ́ àwọn tí ń fàdúrà jagun ó ṣe é ṣe kí a máa darí ìdàpọ̀ ojú ilé ó sì ṣe é ṣe kó jẹ́ wípé adarí ẹkùn la fi wá ṣe ó ṣe é ṣe kí a jẹ́ oníwàásù àwọn irú iṣẹ́ tí a ń sọ wọ̀nyí wọ́n jẹ́ iṣẹ́ ẹ̀sìn tí a ń ṣe sí ìjọ lápapọ̀ ṣùgbọ́n iṣẹ́ ọlọ́run kò parí síbẹ̀ bí a ti ní ojúṣe tí a ń ṣe fún ara lápapọ̀ bẹ́ẹ̀ ni a ní èyí tí a ń ṣe sí ẹnìkọ̀ọ̀kan fún ẹnìkọ̀ọ̀kan ní inú iṣẹ́ ìsìn wa bí Jésù Kristì bí ó ṣe ní iṣẹ́ ẹ̀sìn sí gbogbo àgbáyé
belo ni si ijo belo si ni si enikokan ije apere tabi apejuwe fun wa ani ise sin ti ani lati se si gbogbo agbaye e lo ki e wa sin rere fun gbogbo aye ani e ti ani lati se ninu ijo nitori o fi awon kan se bi aposteli bi woli bi ajin rere bi olokoni ati bi oluso agutan ki a le se ara Jesu ni pepe sugbon bi ati ni ise iranse si aye ise iranse si ijo ati ise iranse si enikokan o ye ki a mo we pe irele ni lati gbe wa wo abi a ni lati gbe irele wo ki a le se ise yi apere yi ni Jesu fun wa ninu Johanu ori ketala Johanu ori ketala lati ese ikejila oni Johanu ori ketala ese ikejila nitori na leyin ti o ti we ese won ton ti o si mu agbada re ti o si tun joko o wi fun won pe eyin mo ohun ti mo se si yin e je pe e ha mo ohun ti mo se si yin se e ti ri ohun ti mo se si yin eyin pe mi ni oluwa olukoni ati oluwa eyin wi rere be ni mo je nje bi emi ti se oluwa ati olukoni yin ba we ese yin o to ki eyin pelu o si ma we ese ara yin nitori mo ti fi apere fun yin ki eyin ki o le ma se gege bi mo ti se si yin o ye ki o ye gbogbo enikokan wa we pe a ko le duro gangan bi opo ina oju titi ki a so we pe a n we ese fun elomiran nitori be ise esin wa o gba wi pe ki a rele o gba wi pe ki a bere o gba wi pe ki a teriba ki a to le se ise esin to pe ise esin to peye ati ise esin to je itewogba we pe bi a ba se iru ise be gbogbo emi tinu mi ni o se agbodo ko sile gbogbo emi ti n gberaga ani lati ko sile lati mo wi pe ise olorun lowo wa ninu ijo tabi si aye si elese tabi si awon omo olorun o gba wi pe ki a rele o gba wi pe ki a teriba o gba wi pe ki a je olooto si olorun ki a si se ise na gege bi Jesu oluwa wa ati olugbala wa bi ohun ti se ise na nisisiyi a n lo si ipa keta sisapon lati gba awon ti o nula lona kona bi a ti n wo nkan yi a wo apere Jesu Kristi funrara re nitori wepe o so fun wa o ni ohun ti fi apere lele ki a wa naa ki a ma se gege bi ohun ti se ninu Matthew ori ogun ese ikeji din logbon ani gege bi omo eniyan ko ti wa ki a se iranse fun bi ko se lati se iranse fun ni ati lati fi emi re se irapada opolopo eniyan oni omo eniyan yin so nipa Jesu ko wa pe ki a ma se iranse fun ohun sugbon ohun fe ohun gba lati se iranse fun wa iranse ti o se fun wa ni o je ki a ni igbala iranse ti o se fun wa lo je ko wa lori ige agbelebu fun enikokan wa iranse to se fun wa lo je ko ta eje re sile ki a ba le ni igbala isodotun isodi mimo iyipada to peye ninu Corinthi keji ni iwe mimo tun ran wa leti ohun ti Jesu je tele tele ati ohun ti o se ki a ba le ni oro iye ainipekan Corinthi keji ori kejo ese ikesan nitori eyin mo ore ofe oluwa wa Jesu Kristi pe bi ohun ti le je oloro ri sugbon nitori yin o di talaka ki e ki e le ki a le so yin di oloro la nipa aini re eyi ni ise esin ti Jesu Kristi to se
bi o ba ka itan Jesu papa nigbati afihan nigbati amu ati nigbati Petero yoida ti o be enikan leti bi Jesu ti so wi pe oun lagbara fun rara oun lati koya bi oun ba fe koya ṣugbọn bi oun ba ko iya na o je wi pe igbala koni le je ti wa nitori be Jesu ko ko iya gbogbo iya to je nigbati a bi o mo wi pe iya aboje an gbe kaakiri o mo wi pe iya ile je pelu nitori wi pe o ni omo eniyan koni ibi ti yo fi ori re le iya aso je iya gbogbo nkan lo je Jesu ati wi pe nigbati a fi han nigbati a mu nigbati a kan mo agbelebo o ni o se se fun ohun lati pe awon legioni angeli ki won ki o le je ranwo fun ohun bi on ba fe se be sugbon Jesu ko fe ko iya ki o ba le se iranse fun enikokan wa o ma n gbo ti awon eyan ma n so wi pe awon ko iya onigbagbo ki se be eyi ni a fi n gbo wi pe elomiran so wi pe ohun ore ko iya tabi ogun ko iya tabi olu ko iya tabi ade ko iya ṣùgbọ́n a sọ fún wa pé bí ó ṣe ti Jésù ni òun ò kọ̀yà ó gba ìyà jẹ orúkọ Jésù ni ọ̀rẹ́ jìyà kì í ṣe ọ̀rẹ́ kọ̀yà nítorí ìgbàlà wa ni Jésù ṣe ṣe irú nǹkan wọ̀nyí àwa náà kò yẹ kí a jẹ́ ọmọ kọ̀yà ọmọ jìyà ló yẹ kí a máa jẹ́ nítorí ìgbàlà àwọn ẹlòmíràn. Nítorí ìgbàlà wa ni Jésù ṣe ṣe irú nǹkan wọ̀nyí àwa náà kò yẹ kí a jẹ́ ọmọ kọ̀yà ọmọ jìyà ló yẹ kí a máa jẹ́ nítorí ìgbàlà àwọn ẹlòmíràn nítorí ìdáǹdè àwọn ẹlòmíràn nítorí wípé kí àwọn ẹlòmíràn kí wọn kí ó ba lè kúrò nínú ipò òṣì tí wọ́n wà kí wọn kí ó lè lọ sí ọ̀run rere kí wọn kí ó lè wá sí apá àti olúwa ó yẹ kí a ṣetán kí a lè ṣaápọn kí a lè ṣe ohunkóhun tí ó gbà wá tí ó ná wa lọ́nàkọ́nà láti gba àwọn tí ó nù láti gbà wọ́n ọ̀pọ̀lọpọ̀ ló káwọ́ gbéra nípa ti ẹ̀mí tí wọ́n ń ṣe àwáwí wípé a ò ríṣẹ́ ṣe fọ́lọ́run ni ṣùgbọ́n ó yẹ kí a mọ̀ wípé ẹnì kọ̀ọ̀kan wa bí o bá káwọ́ gbéra ọwọ́ tó dilẹ̀ ni èṣù máa ń rí lò Jésù sì ń sọ fún wa ó ní èṣe tí o fi dúró láti òní mòní láì ríṣe nínú Matthew orí ogún láti ẹsẹ̀ ìkẹfà ló ti ń jẹ́ kí ó yé wa ó ní ó sì jáde lọ lákòókò wákàtí kọkànlá ọjọ́ ó ní àwọn ó rí àwọn aláìríṣe mìíràn tí ó ń dúró ó sì wí fún wọn pé èéṣe tí ẹ̀yin fi dúró láti òní mòní láìríṣe wọ́n sì wí fún un pé nítorí kò sí ẹni tí ó fún wa lí àgbàṣe èyí jẹ́ wípé bí ìwọ náà bí o bá ń ṣerú àwáwí báyìí ò tí ì la ojú rẹ láti rí oko tí ó pọ́n fún ìkórè ò sì tí ì ṣe etí rẹ láti gbọ́ ohun tí ẹ̀mí ọlọ́run ń sọ èyí ni ó fi ń sọ fún wọn ní ẹsẹ̀ ìkeje yìí ó wí fún wọn pé ẹ lọ pẹ̀lú sínú ọgbà àjàrà èyí tí ó bá tọ́ lì èmi ni ẹ̀yin yóò sì rí gbà ọ̀kẹ́ àìmọye àwọn ẹlẹ́ṣẹ̀ ní àyíká wa ni ó ń dúró fún ọ̀rọ̀ ìgbàlà wọ́n fẹ́ gbọ́ bí a ó ṣe gbà wọ́n là wọ́n fẹ́ gbọ́ ọ̀rọ̀ ìhìnrere Jésù wá ń sọ fún wa pé kí a lọ láti wàásù fún wọn nínú Matthew orí kẹwàá láti ẹsẹ̀ ìkẹfà ṣùgbọ́n ẹ kúkú tọ àwọn àgùntàn ilé Ísírẹ́lì tí ó nù lọ bí ẹ̀yin sì ti ń lọ ẹ máa wàásù wípé ìjọba ọlọ́run kù sí dẹ̀dẹ̀ ó ní bí a ó ti túká níhìn bí a ó ti máa lọ sí ilé wa bí a ó ti kúrò ní ìpàgọ́ kí a máa lọ kí a máa wàásù ìrere kí a máa sọ fún ọ wípé ìjọba ọlọ́run kù sí dẹ̀dẹ̀ ẹsẹ̀ ìkẹjọ ẹ máa ṣe dídá ara àwọn olókùnrin ẹ sọ àwọn adẹ́tẹ̀ di mímọ́ ẹ sì jí àwọn òkú dìde
ki esi ma le awon emi esu jade o wa so fun a we pe ki se to lowo ki se we pe bi a ba tin se tan ki a ma toro owo lowo awon ti an sise iranse fun ofe le yin gba ofe le ki e fi fun ni so se se be mo ni so se se be ninu luko orikewa luko orikewa ese ikeji ati ese iketa o si we fun won pe ikore po awon elese won po jo awon eni ti o ti di eni igbala nitori be ikore po awon ti won duro lati gbo oro yin rere oro ti yo gba won la oro ironu po ada oro igbagbo ikore po awon ti won lo si ilesin sugbon ti o je wu pe oro yin rere eko yin rere bi won se ni igbala ko ti ye won won po ikore po sugbon awon alagbase ko to nkan nitori na ebe oluwa ikore ki o le ran awon alagbase sinu ikore re mo gbadura wi pe o je ikan ninu won lara awon ti o lo wa awon ti o sonu awon ti o wa ninu ese awon to n papo ninu ese lara awon ti o lo wa won ti o mu won wa sile si odo Jesu ninu Luke orike edogun Luke orike edogun lati ese ikerin okunrin wo ninu yin ti o ni 100 agutan bi o ba so okanu ninu won ti ki yo fi 119 iyoku sile ninu iju ki ti ki yo si tose eyi ti o nu lo titi yo fi ri titi yo fi ri on ti olorun so fun ani we pe ki a to awon ti o nu lo ki a wa won ki a wa soup si won ki a gbadura fun won ki a se gbogbo ni ipa wa ti a le se titi a o fi ri won titi a o fi jere won sinu ijoba olorun nigba ti o si ti ri tan o gbe eleji kare o nyo ayo kan ti a ni ni we pe awon elese won ri igbala bi o ba si iru igbala be fun awon tin segbe ko si ayo kan ti o le ni gege bi omo olorun nigba ti o si de ile o pe awon ore ati aladugbo re jo o nwi fun won pe e ba mi yo nitori ti mo ri agutan mi ti o ti sonu mo wi fun yin gege be li ayo yo wa li orun lori elese kan ti oronuko ada ju lori olooto mokandin logorun lo ti ko se aini ironupo ada eyi ni ise to je wa logun ise jere okan ise to se pataki julo ise to sumo okan olorun julo oluwa nfe ki a gbagbe irora wa oluwa nfe ki a fi ilepa ti aye ki a fi sile ki a farada iponju ki a farada iya ki a pinu ki a jeje we pe ati setan lati nawo lati nora fun igbala awon elomiran aba ati setan oluwa nfe ki a tara sasa lati fi ona igbala han awon elese tin segbe gege bi paulu gege bi esteri bi won ti pa idiwo gbogbo ti sapa kan ti won si ba olorun damaje mo we pe won o je ohun elo igbala fun igbala ohun elo igbala fun igbala okan awon elese be na ni olorun so we pe ki a pa gbogbo idiwo ki a pa won ti sapa kan ki a ba le je ohun elo igbala fun okan awon elese olorun be lowo re we pe ki o dide we pe ki o se ki o se kia ki o lo so fun awon elese ki a je ile ti omo olorun je ki a je ile ti omo ki a ma je agbo magba bi o ba je ile ti omo gbo bi olowa ti n bebe ise wa fun gbogbo wa gbo bi emi ti n wi pelu wi pe je ipe na bayi mo setan lati sise fun o Jesu emi de ran mi mo fe lati se ife re ni pepe won lo sibi to ba ran mi mo setan lati sise fun o Jesu emi de ran mi bona ti le sokun ero ko ba mi mo setan fun ise olowa ohun kan pe o nisisiyi feti si ohun na o n so si o leti jeje je ipe na bayi pe mo setan lati sise fun o Jesu emi de ran mi okan popo won ku ninu ose yara
lati se iranwo nitori akoko nko ja lo dide nisese ki o so fun Jesu bayi pe mo setan lati sise fun Jesu emi de ran mi mo fe lati se ife re ni pipe won lo sibi ti o ba ran mi mo setan lati sise fun Jesu emi de ran mi bon ti le shoko eruko ba mi mo setan lati sise fun Jesu emi olorun pe o on so fun wi pe ki o dide lati sise fun olorun nitori ikorepo alagbase o to nkan o wa so fun wi pe ki o mura sile ki o setan lati jiya ki o setan lati farada iponju ki o setan lati na ohunkohun ti o gba o ti o na ki o setan lati nawo lati nora lati gba awon elese awon to nku ninu ese lati gba awon elese awon to wa ninu okokan lati gba awon elese awon ti won o mo nipa Jesu olugbala oluwa wa ki o setan ki o mura sile lati se ohunkohun ti o gba lati na ohunkohun ti o na lati so fun awon elese wi pe igbalawa lese agbelebo pe won wa mu won wa je ki won ki o gbo oro igbala lati enu re Oluwa ran o nise se o fe ko ise fun Olorun Oluwa ran o nise n pe o wi pe ki o jeje ki o so fun Olorun wi pe mo setan lati sise fun Jesu mo de o ran mi

0: This CLM Radio, your spiritual welfare is our concern.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà.
2: Bàbá wa ti ń bẹ lé ọ̀run. A dúpẹ́ fún ìdánilójú tí àwọn akọrin fún wa wípé òun ńlá ni Ọlọ́run wa yóò ṣe. Bí a ti wá lónìí tí a sì ń gbọ́ ọ̀rọ̀ yín, a ń bẹ̀ yín wípé ohunkóhun tí yóò jẹ́ ìdìnà níwájú wa, tí kò ní jẹ́ kí àwọn ohun ńlá tí Ọlọ́run fẹ́ ṣe kí ó di mímú ṣe ní ìgbésí ayé wa, pẹ̀lú agbára yín, pẹ̀lú iná tí jó àwọn nǹkan wọ̀nyí run, ẹ bá mú ọ kúrò kí ẹ jó wọn run pátápátá ní orúkọ Jésù. Ìbá ṣe ní ìgbésí ayé wa, ìbá ṣe ní àrọ́wọ́tó wa, ìbá ṣe nínú ẹbí wa, ìbá ṣe láti ọ̀dọ̀ àwọn ọ̀tá àti ẹ̀mí ni wọ́n fẹ́ gbé ogun dìde tí àwọn nǹkan ńlá tí Ọlọ́run fẹ́ ṣe ní ìgbésí ayé wa tí yóò fìdí mímú ṣe, ẹ bá wọn mú ọ kúrò ní orúkọ Jésù. Ìbùkún àtọ̀run wá, ìbùkún ti ìgbàlà, ìbùkún ti ìsọdi mímọ́, ìbùkún ti ìfi agbára ẹ̀mí Ọlọ́run kún ni, ìbùkún ti ìdáǹdè, ìbùkún ti ìmúniláadá àti ti ìpèsè gbogbo. Ẹ jẹ́ kí ó jẹ́ ti àwọn ènìyàn yín. Bí a ti ń wọ̀rọ̀ yín lónìí, ẹ ṣe wà lójú, ẹ fi ọwọ́ tọ wa lọ́kàn, ẹ kọ́ wa, ẹ tọ́ wa sí ọ̀nà tí ó dára. Bí ẹ sì ti ń kọ́ wa tí ẹ ń tọ́ wa, ẹ jẹ́ kí oore ọ̀fẹ́ àtọ̀run wá, kí ó fi ọkàn wa ṣe ibòjókòó, kí a lè tẹ̀lé ọ̀rọ̀ yín títí a ó fi rí Jésù lójúkojú. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí a ń sọ̀rọ̀ lórí ìgbàgbọ́ àti ìgboyà nínú ìsìn Ọlọ́run. Ìgbàgbọ́ àti ìgboyà nínú ìsìn Ọlọ́run. Nínú ìwé Hebrew ní Májẹ̀mú Titun ni a ti lànà sílẹ̀ fún wa gẹ́gẹ́ bí ó ṣe yẹ kí a ní ìgbàgbọ́, kí a sì ní ìgboyà. Bí o bá ka ìwé yìí dáradára, o rí wípé ohun méjì ni ó dàbí ẹni wípé ó ṣe àwọn ọmọ Ísírẹ́lì. Ìkíní ni àìgbàgbọ́. Èyí ni ó jẹ́ kí wọ́n kí ó má lè wọ ilẹ̀ ìlérí àti ìfòyà tí ó wà ní ìgbésí ayé wọn. Bí àwa pàápàá, bí a kò bá fẹ́ kí èṣe tí ó ṣe wọ́n, bí a kò bá fẹ́ kí ó ṣe wá, bí a kò bá fẹ́ kí àdánù tí ó dé bá wọn, kí ó dé bá àwa náà pẹ̀lú, ó yẹ kí a mọ̀ wípé nínú iṣẹ́ ìsìn Ọlọ́run, bí a ti ń tẹ̀lé Ọlọ́run, bí a ti ń rìn ní ọ̀nà ìhìnrere yìí, ó yẹ kí a ní ìgbàgbọ́ lápá kan àti ìgboyà ní apá kejì. Ẹ jẹ́ kí a wo Hebrew orí kẹwàá, ẹsẹ̀ 15. Ó ní, nítorí náà, ẹ má ṣe gbé ìgboyà yín sọnù, èyí tí ó ní èrè ńlá. Rántí wípé ìgboyà ní èrè ńlá. Bí a sì ti ń sọ̀rọ̀ lónìí, ó yẹ kí a mọ̀ wípé bí a bá fẹ́ jẹ èrè ìsìn tí a ń sin Ọlọ́run, ó yẹ kí a ní ìgboyà. Nítorí bẹ́ẹ̀, dìí mú kí o má ṣe gbé ìgboyà rẹ sọnù, èyí tí ó ní èrè ńlá. Wo Hebrew 11:30. Àwọn ẹni nípasẹ̀ ìgbàgbọ́ tí wọ́n ṣẹ́gun ilẹ̀ ọba, tí wọ́n ṣiṣẹ́ òdodo, tí wọ́n gba ìlérí, tí wọ́n sì di àwọn kìnìún lé ẹnu. Ní orí kẹwàá tí mo kà fún ọ, ó ń sọ̀rọ̀ nípa ìgboyà. Ní orí 11 yìí ni ó ń sọ̀rọ̀ nípa ìgbàgbọ́. Àwọn ìkókó méjì wọ̀nyí ni ó yẹ fún wa láti wò dáradára, ìgbàgbọ́ àti ìgboyà nínú ìsìn Ọlọ́run. Ní irú àkókò àti ìgbà tí a wà yìí ni a lè mọ àwọn tí ó ní ìfẹ́ ìsìn Ọlọ́run nítòótọ́. Nítorí ní àyíká wa ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ṣẹlẹ̀ tí ó lè fa ìrẹ̀wẹ̀sì ọkàn, àwọn ohun tí yóò dán ìgbàgbọ́ àti ìgbẹ́kẹ̀lé wa wò. Ẹni tí iṣẹ́ ìsìn rẹ̀ yóò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa ní láti fi ìgbàgbọ́ àti ìgboyà hàn. Ó dájú wípé inú ni bíni àti ìpọ́njú láti ọwọ́ èṣù àti láti ọwọ́ àwọn ọmọ ogun rẹ̀ yóò máa dáyà fo ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. awon wonyi pelu bi a tin daya fo won o sese wi pe ki ifaseyin ki o de ba awon eniyan be fun awon elomiran airi je airi nise lowo aini olotoju tabi alafeyinti ni o ma nse won ni ose ti won fi ma nse igbagbo sugbon igbagbo ati igboya ninu Kristi ni o le je ki a farada ki a si fayaran titi de opin ninu bibeli ni a ri wi pe iru akoko ti a wa yi awon miran wa ni akoko be nigba kan bawo ni won se segun bawo ni won se ri ileri olorun gba ni ekunrere bi won se segun ati bi ileri olorun ti je ti won ni wi pe won ni igbagbo si olorun won si ni igboya ninu olorun bi o ba wo chronica keji ori kedogun chronica keji ori kedogun lati ese ikarun ati ile ojo won ni alaafia ko si fun eni tin jade tabi fun eni tin wole sugbon ibanuje popo le o wa lori gbogbo awon olugbe ile won ni bi o ba fi oro ti a ka won yi di won igbesi aye wa loni bi o ba wo adugbo wa bi o ba wo ilu wa o sese ki o ri wi pe iru akoko ati igba kan na ni o de ba wa ni igbesi aye wa ti alaafia ko si fun eni tin jade tabi fun eni tin wole ibanuje popo le o si wa ni orile ede ati ni ilu kookan ni ese kefa o wi pe orile ede si nkolu orile ede ati ilu si ilu nitori ti olorun fi oniruru iponju ba won ninu je sugbon ninu awon iponju ati wahala won yi li ari awon ti o ni igboya ati igbagbo ninu olorun ti won da ara won yo soto yato si awon elomiran ti won tori ibanuje ko olorun sile o nso li ese ikeje si ikejo sugbon eyin mu arale ki esi ki e ma se de owo yin nitori ise yin yo ni ere nigbati asa gbo oro won yi ati asotele o de di woli o mu arale o si mu awon ohun irira kuro lati inu gbogbo ile Juda ati Benjamini ati lati inu ilu ti o ti gba lati oke Ephraimu o si tun pepe Oluwa se ti o wa niwaju iloro Oluwa o je asiko ti iponju ati wahala wa sibe sibe ohun ti a ni ni akosile fun Asa ati awon omo Juda ati Benjamini ni akoko na ni we pe won fi igbagbo ran mo Olorun ni akoko ti wa yi bi o ti le je we pe airi je airi mo iponju wahala wa layika wa o ye ki awa paapa ki a fi igbagbo ati igboya ki a fi somo Olorun ninu iwe Jobu lati ori kini ni mo ti n ka fun lati ese ikerinla iwe Jobu ori kini lati ese ikerinla o n se kan si to Jobu wa wi pe awon oda maalu n tule awon ketekete si n je li eba won awon ara saba si kolu won won si ko won lo pelu pelu won ti fi ida sa awon iranse pa emi nikan soso le o sa asala lati royin fun o bi o ti n so li enu enikan de pelu ti o wi pe ina nla olorun ti orun bo sile o si jo awon agutan ati awon iranse ni ajorun emi nikan soso le o sala lati royin fun o bi o si ti n so li enu enikan si de pelu ti o wi pe awon ara Chaldea pingun si ona meta won si kolu awon ibaka si e won si ko won lo pelu pelu won si fi ida sa awon iranse pa emi nikan soso le o sa asala lati royin fun o bi o ti n so li enu enikan de pelu ti o si wi pe awon omo re okunrin ati omo re obirin nje won mu oti wine ninu ile egbon won okunrin sikiyesi efufu nla nla ti haijo fewa ikolu igun mererin ile o si wo lu awon omokunrin na won si ku emi nikan sosho le o yo lati royin fun o bi o ba wo awon nkan ti a ka won yi won je ajalu popo bi ajalu tin de ba eran osin be ni o n de ba awon dukia be ni o n de ba awon omo ninu ile won si wa royin fun Job ni ojo kan sosho to je wipe iseju kan ko la aarin iroyin buburu kan ati omiran kini iru awa ti a wa laye lode oni kini a le se bi ajalu iponju wahala ba de ba wa o sese ki awon elomiran ki won ki o dekun ati sin olorun kini iwa ti Job hu ni akoko yi ti a n lo gege bi apere fun wa ni ese ogun nigba na ni Job dede o si fa aso igun wa re ya o si pari re o wole o si gbadura we pe ni hoho ni mo ti inu iya mi jade wa ni hoho li emi o si tun pada lo sibe olowa fi fun ni olowa si gba lo ibukun li oruko olowa ninu gbogbo eyi Job ko se be ni ko si fi were pe olorun lejo ohun ti a so ni wi pe ninu iponju ninu ofi ola to wa ninu aye o ye ki asomo olorun o ye ki a ni igboya wi pe bi emi ba nbe ireti nbe pelu wi pe olorun ti o fi fun wa ni akoko bi o ti le dabi eni wi pe a ni ikolo bi o ti le dabi eni wi pe a ni wahala o daju wi pe olorun yo tun saanu fun wa e je ki a wo Habakuku ori keta Habakuku ori keta lati ese keta dilogun ki a wo eri awon ti o lo saaju wa nigba ti won la wahala koja nigba ti o dabi eni wi pe won de ikorita ona nigba ti o dabi eni wi pe ojushu gbogbo

0: sí kò síná kí a máa ṣe iṣẹ́ rere gbogbo fún àwọn ọ̀rẹ́ wa fún àwọn ẹbí wa àwọn ojúṣe tí ó yẹ kí a ṣe yálà nínú ẹbí yálà nínú ìjọ yálà nínú ibiṣẹ́ wa kí a máa ṣe ohun gbogbo láì sí ìkùnsínú àti láì sí ìjiyàn ó ń sọ fún wa ní ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún wípé àwọn àmúyẹ tí ó yẹ ọmọ ọlọ́run àwọn àmúyẹ tí ó yẹ àwọn tí a sọ wípé wọ́n ní ìgbàlà àwọn àmúyẹ tí ó yẹ àwa èrò mímọ́ lójú ọ̀nà lọ sí ọ̀run rere wípé a ní láti jẹ́ aláìlẹ́gàn oníwà tútù gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run aláìlábàwọ́n bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn tí ó wà lárọ̀ọ́wọ́tó wa àwọn ojúlùmọ̀ tàbí àwọn ẹgbẹ́ wa àwọn alábàgbé wa wọ́n ní ìwà wíwọ́ wọ́n sì jẹ́ alárekéreke ènìyàn ó ń sọ wípé kí a wá kí a máa tan ìmọ́lẹ̀ bí ó bá jẹ́ wípé nítòótọ́ ni a ti rí ìmọ́lẹ̀ yìí rere kí a mọ̀ wípé bí ayé bá ṣókun ìmọ́lẹ̀ ní láti máa tàn nínú ìgbésí ayé àwa tí a mọ ọlọ́run àwa tí a ní ìgbàlà bí ayé bá kún fún ìrí bí ayé bá kún fún ìwà ìdọ̀tí ó yẹ kí àwa kí a jẹ́ mímọ́ sí olúwa nínú tímótì kejì epístólì paulu ìkejì sí tímótì láti ẹsẹ̀ kẹta orí kẹta ẹsẹ̀ ìkejìlá ní tòótọ́ gbogbo àwọn tí ó fẹ́ máa gbé ìgbé ìwà bí ọlọ́run nínú kristi jésù yóò farada inú níbí ni a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé kì í ṣe ẹni tí ń tàn wá jẹ a dúpẹ́ wípé kì í ṣe ẹni tí ó máa rí funfun tá a pè ní dúdú fún wa ó ti sọ fún wa ó sì ti kìlọ̀ fún wa wípé nínú ayé inú níbí ni ìpọ́njú tàbí wàhálà yóò wà èyí ni a ń sọ fún wa wípé ẹnikẹ́ni tí yóò gbé ìgbé ayé ìwà bí ọlọ́run nínú kristi jésù yóò rí inú níbí ni ó sì ṣe dandan fún wa láti farada àwọn inú níbí ni wọ̀nyí ó ń sọ wípé ní ẹsẹ̀ ìkẹtàlá ṣùgbọ́n àwọn ènìyàn búburú àti àwọn ẹlẹ̀tàn yóò máa gbilẹ̀ sí i síwájú wọn ó sì máa tanni jẹ a ó sì máa tàn wọ́n jẹ bí èrò kan bá wà lé ọkàn rẹ wípé bóyá àkókò náà yóò dé tí ìwà búburú yóò dẹ́kun bóyá àkókò náà yóò dé tí wàhálà nínú ayé yóò dẹ́kun bóyá àkókò náà yóò dé tí àjálù nínú ayé yóò dẹ́kun bóyá àkókò náà yóò dé tí àwọn ohun ibi tí àwọn ayé tí wọ́n máa ń ṣe yóò dẹ́kun kí jésù kí ó tó dé èyí ń jẹ́ kí ó yí ọ wípé títí jésù yóò fi dé ni àwọn ènìyàn búburú àti àwọn ẹlẹ̀tàn yóò máa gbilẹ̀ síwájú àti síwájú wọn ó sì máa tanni jẹ a ó sì máa tàn wọ́n jẹ ohun tí a ṣe ń sọ àwọn nǹkan wọ̀nyí fún wa ni wípé kí a lè mọ ìdúró tí ó yẹ fún ọmọ ọlọ́run kí a lè mọ ìhà tí ó yẹ kí a kọ sí àwọn nǹkan wọ̀nyí nígbà tí wọ́n bá ń ṣẹlẹ̀ lárọ̀ọ́wọ́tó wa kí ló yẹ kí a ṣe ó sọ fún wa ní ẹsẹ̀ ìkẹrìnlá ó ní ṣùgbọ́n ìwọ dúró nínú nǹkan wọn ni tí ìwọ ti kọ́ ẹsẹ̀ ìkẹtàlá ń sọ wípé àwọn ènìyàn búburú yóò máa gbilẹ̀ ìwà búburú yóò máa gbilẹ̀ ìtànjẹ yóò máa gbilẹ̀ ẹ̀kọ́ èké yóò máa gbilẹ̀ ṣùgbọ́n ó sọ wípé ìwọ tí a ti kọ́ lé ọ̀rọ̀ ọlọ́run ìwọ tí o ti jẹ́rìí wípé o mọ jésù gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà ìwọ tí o ti kọ ayé àti ẹ̀ṣẹ̀ àti àwọn inú rẹ̀ sílẹ̀ ìwọ tí o ti faramọ́ jésù ìwọ tí ó ń lọ ní ọ̀nà ìyà nípẹ̀kun ó ní kí ìwọ kí o dúró nínú nǹkan wọn ni tí ìwọ ti kọ́ bí ayé tilẹ̀ ń bàjẹ́ bí ayé tilẹ̀ ń burú jù bẹ́ẹ̀ lọ ó ń sọ fún wa wípé àwa tí a jẹ́ ọmọ ọlọ́run kí a dúró nínú àwọn ẹ̀kọ́ tí a ti kọ́ tí a sì ti jẹ́ kí ojú rẹ̀ dá ṣáṣá sí kí ìwọ kí o lè mọ ọ̀dọ̀ ẹni tí ìwọ gbé kọ́ wọn bí a ti ń rí àwọn nǹkan wọ̀nyí ní àdúgbò wa bí a ti ń rí wípé ìwà ìbàjẹ́ ń gbilẹ̀ bí a ti ń rí wípé àwọn ènìyàn búburú ń gbilẹ̀ bákan náà bí a ti ń rí wípé wọ́n ń tẹ̀síwájú ní ìwà òkùnkùn wọn ó ń sọ fún wa wípé kí a wà kí a dá dúró kí a sì jẹ́ ẹni tí a yà sọ́tọ̀ ẹni tí a sọ di mímọ́ ẹni tí ó ní ìwà bíi ti ìwà bí ọlọ́run ẹni tí ó jẹ́ aláìlẹ́gàn ẹni tí ó jẹ́ wípé ó ń tẹ̀lé ọlọ́run gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ọ̀rọ̀ ọlọ́run. Ohun ìdìgbòlò púpọ̀ ló wà lọ́nà àwọn arìnrìn àjò sí ọ̀run rere. Bí ẹni tí ń sáré ìje, a kò gbọdọ̀ jẹ́ kí àwọn ohun ìkọ̀sẹ̀ wọ̀nyí kí ó mú wa ṣubú. Ní àyíká wa, gẹ́gẹ́ bí a ti ń ṣàlàyé fún wa, àwọn ohun ìkọ̀sẹ̀ púpọ̀ ló ṣeéṣe kó wà níbi iṣẹ́ tàbí nínú ẹbí tàbí pẹ̀lú àwọn aládùúgbò wa. Àwa tí a mọ̀ wípé a ń sáré ìje, tí a sì mọ̀ wípé a ń lọ sí ìlú ọ̀run rere, wípé Jésù Kristì ti lọ síwájú láti pèsè àyè sílẹ̀ fún wa, ó yẹ kí àwa tí a jẹ́ arìnrìn àjò yìí kí a tẹ̀júmọ́ Jésù, kí a má ṣe jẹ́ kí ohunkóhun kí ó kọ wá lẹ́sẹ̀. Ní ayé òde òní ni ìmọ̀ ayé ọ̀làjú wà. A sì mọ̀ wípé ìmọ̀ ẹ̀kọ́ sáyẹ́ǹsì ó gbilẹ̀ kan. Àwọn ẹ̀rọ sáyẹ́ǹsì ayárabíàṣá wọ́n yí wa ká. Àwọn ìdíje orí pápá àti ọ̀pọ̀lọpọ̀ ohun amúlùúdùn láyìíká wa, àwọn nǹkan wọ̀nyí ni ó máa ń jẹ́ kí àwọn ẹlòmíràn sọ ìgbàgbọ́ nù. Àwọn nǹkan wọ̀nyí ni ó máa ń jẹ́ kí àwọn ẹlòmíràn bójú wẹ̀yìn. Àwọn nǹkan wọ̀nyí ni ó máa ń jẹ́ kí àwọn ẹlòmíràn rò wípé èéṣe tí a fi ń wá sínú ìjọ, tí a ń ka Bíbélì, tí a ń jẹ́rìí lójoojúmọ́, tí a ń sọ nípa ti ẹ̀mí, a ń sọ nípa ti ọ̀run. Nítorí pé àwọn nǹkan wọ̀nyí tí ó yí wọn ká, ó ń pa wọ́n lọ́kàn dà, ó ń fún wọn ní ìrẹ̀wẹ̀sì ọkàn. Kí ni kí a ti sọ nípa àwọn ẹ̀sìn èké tí ó ń gbilẹ̀? Kí ni kí a ti sọ nípa àwọn ẹ̀kọ́ èké tó gbòde kan ní àkókò wa? Èyí ni a fi ń gbà wá níyànjú wípé kí a má jẹ́ kí ohunkóhun kí ó ṣí wa nípò kúrò nínú ìjọba Ọlọ́run. Bí a bá dúró lórí ìlérí Ọlọ́run, tí a sì rìn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ tí ó ti lànà sílẹ̀ fún wa, ó dájú wípé oore ọ̀fẹ́ rẹ̀ tó fún wa yóò sì dì wá mú títí dé òpin ní orúkọ Jésù. Bí àwọn nǹkan wọ̀nyí tilẹ̀ wà ní àyíká wa, pẹ̀lú ìgbàgbọ́, pẹ̀lú ìgbọràn, pẹ̀lú ìgboyà, a ó máa tẹ̀lé Ọlọ́run ní ìgbà gbogbo. Èyí ni ìkíní nípa ìpeninìjà ní àkókò wa. Kí a lọ sí ìkejì, ìdájọ́ lórí àìgbọràn àti àìgbàgbọ́. Ǹjẹ́ bí a bá jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí fà wá sẹ́yìn, bí a bá jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kọ wá lẹ́sẹ̀, bí a bá jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí jẹ́ kí a sọ ìgbàgbọ́ nù, tí a di aláìgbàgbọ́ àti aláìgbọràn, tí a sì ní ìrẹ̀wẹ̀sì àti ìfòyà, kí ni èrè àwọn tí wọ́n sọ ìgbàgbọ́ nù bẹ́ẹ̀? Kí ni ìbínú tàbí ìdájọ́ Ọlọ́run lórí wọn, lórí àwọn aláìgbọràn àti aláìgbàgbọ́? Wo Hebreu orí kẹta láti ẹsẹ̀ ìkẹtàdínlógún. Àwọn ta ni ó bínú sí fún 40 ọdún? Kì í ha ṣe sí àwọn tí ó dẹ́ṣẹ̀, òkú àwọn tí ó sùn lé aginjù? Àwọn ta ni ó sì búra fún pé wọn kì yóò wọ inú ìsinmi òun, bí kò ṣe fún àwọn tí kò gbọ́ràn? Àwa sì rí i pé wọn kò lè wọ inú rẹ̀ nítorí àìgbàgbọ́. Ohun tí ó ṣe àwọn wọ̀nyí lọ́ṣẹ́, ohun tí kò jẹ́ kí wọn kí ó lè wọ ilẹ̀ ìlérí, òun ni wípé wọ́n ní àìgbàgbọ́ àti àìgbọ́ràn. A dá ìyàpọ̀ àwọn ọmọ Ísíráẹ̀lì wọ̀nyí lé aginjù, nítorí bẹ́ẹ̀ ó ṣòro fún wọn láti lè wọ ilẹ̀ ìlérí. Wọn kò rìn gẹ́gẹ́ bí ìlànà ọ̀rọ̀ Ọlọ́run, wọn kò rìn gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí a fi fún wọn. Èyí ń jẹ́ ìkìlọ̀ fún wa wípé ìdájọ́ tí ó dé bá wọn, tí a kò gbà wọ́n láàyè láti wọ ilẹ̀ ìlérí, tí a kò gbà wọ́n láàyè láti rí àǹfààní tí a ti pèsè sílẹ̀ fún wọn, bí àwa pàápàá bí a bá bojú wẹ̀yìn, bí àwa pàápàá tí a ti fi ọwọ́ wa lé ohun èlò ìtúlẹ̀, bí a bá bojú wẹ̀yìn tí a sì padà, ìkìlọ̀ tí a ń fún wa ni wípé a kò ní lè yẹ fún ìjọba ọ̀run. Ṣùgbọ́n àdúrà mi ni wípé kí Ọlọ́run kí ó dì wá mú, wípé bí afẹ́fẹ́ ìjì bí ó tilẹ̀ ń fẹ́ ní àyíká wa, bí wàhálà tilẹ̀ wà yí wa ká, wípé oore ọ̀fẹ́ Jésù yóò tó fún wa. Àìgbàgbọ́ àti àìgbọràn máa ń fa ìbínú àti ìdájọ́ Ọlọ́run. bi o ti le je pe alaanu ni olorun sibe sibe o ye ki a mo daju pe bi o ti je alaanu ni be ni o je onidajo pelu bi a ba nso nipa aigboran tabi a nso nipa aigbagbo o ye ki o ye wa wi pe ebi kan na ni aigbagbo ati aigboran nse eni ti o ba ni aigbagbo si olorun o daju wi pe ki yo pe ti o ma fi se aigboran si olorun kini awon ami ti a fi mo aigbagbo ni igbesi aye enikan kini awon ami ti a fi le se apejuwe wi pe bi eyi ba wa o je iwa aigbagbo ni igbesi aye wa ki a to teso je kin fun ni nkan meje ti arika ninu bibeli we pe bi awon ami wonyi bi o ba wa ni igbesi aye wa o fi han wi pe ani aigbagbo bi a si ti ni aigbagbo wonyi yo fa aigboran ati idayafo ni igbesi aye wa bi awon nkan wonyi ba si wa nibe o ma nfa ibinu ati idajo olorun awon ami aigbagbo ni igbesi aye onigbagbo tabi apeyida ikini ifaseyin wo Heberu orikewa ese ikeji dini ogoji shugbon olododo ni yoye nipa igbagbo shugbon bi o ba fa seyin okan mi koni inu didun si o nso fun a wi pe a o wa gege bi olododo a o si ni iye olorun bi a ba tesiwaju nipa igbagbo shugbon bi aigbagbo ba wole o ma nfa ifaseyin don sin so fun a wi pe bi o ba fa seyin bi aigbagbo ba farahan ni igbesi aye wa nipa ifaseyin oni okan mi ki yo ni inu didun si awa ti a tin sare tete lati wa si ile olorun tele tele awa ti a tin je olooto ninu isin olorun tele tele awa ti a tin se ojuse wa ninu ile olorun o seese ki o je nipa sisan idamewa wa o seese ki o je nipa jijere okan fun Kristi o seese ki o je nipa bibe awon eniyan wo o seese ki o je nipa mimo awon eniyan wa se ile olorun sugbon ti a ti n fa seyin ti a n so wipe wahala ati iponju ti o de ba wa ko je ki a tesiwaju ninu isin olorun o so fun a wipe bi a ba n ri ifaseyin ni igbesi aye wa eyi je aami aigbagbo o je aami wipe a ti n ko olorun sile o si je aami wipe idaje olorun o ro dede lori wa ikeji aami aigbagbo ni igbekele ninu eran ara igbekele ninu eran ara bi a ba ko oruko Jesu sile bi a ba ko ona ihinrere sile bi a ba ko ifokantan ninu olorun sile bi ti a si n tele ona ti ara ti a ni igbekele ninu ara eyi fi han wi pe aigbagbo wa ninu okan wa ninu Jeremiah ori ketadilogun Jeremiah ori ketadilogun ese ikarun bayi lelo wa wi igbe ni fun eni ti o gbekele eniyan ti o fi eleran ara se apa tabi igbekele re eni ti okan re si si kuro lodo olowa wahala iponju ajalu ninu aye ni o ma mu ki awon elomiran ki won fi olorun sile ni o ma mu ki awon elomiran ki won ki o mu igbekele won kuro ninu olorun sugbon olorun so fun a wi pe bi o ba ri be bi a ba tin gbekele eran ara bi a ba ti mu oju wa kuro lodo olorun ti a si mu okan wa kuro ninu awon ileri re eyi je aami aigbagbo ni igbesi aye wa o si so fun a wi pe bi o ba ri be wi pe egbe tabi egun eyi je idajo olorun lori awon ti won ni aigbagbo iketa tite si ona ara wa bi a ba ni igbagbo si olorun a o te si ona ti olorun bi a ba ni igbagbo si olorun a o ma rin ninu ona ti olorun sugbon bi aigbagbo ba ti n wole ni o ma n di wipe ki a ma te si ona ara wa ni o ma n di wipe ki a ma da inu wa ro ki a si ma se ipinnu wipe bayi tabi lona miran ni a o gbe igbesi aye wa rin ni Samueli kini Samuel kini ori kejo lati ese ikerin gbogbo awon agba Israel si ko ara won jo won si to Samuel lo ni Silama won si we fun pe kiyesi iwo di arugbo awon omo re ko si rin ni iwa re nje fi enikan je oba fun wa ki o le ma se idajo wa bi ti gbogbo orile ede ari awon wonyi awon Israeli won te si ona ara won Olorun ti te toju won Olorun le o ti lana fun won ona ti o ye ki won ki o ma rin o si fe Samuel fun won gege bi onidajo gege bi woli gege bi atoni sona gege bi eni ti o n gbo ti Olorun ti o n gbo ti enu Olorun ti o n so fun won gege bi eni ti o n dari won sugbon won so fun Samuel we pe awon fe tesi ona ti ara won awon ti ri apere awon orilede alaigbagbo orilede keferi awon orilede ti o rin ninu okunkun won ti ri we pe awon eniyan won yi won ni oba oba sin se akoso won awon pelu fe ko Olorun sile o ti sun won lati ma tele bayi le Olorun wi o ti sun won lati ma tele bayi ni bibeli so o ti sun won lati ma tele bayi ni inu Olorun won so wi pe won fe se inu ti eniyan won fe se bi oba won yo ti ma so fun won nitori be fi oba je fun wa ni ese ikefa oni sugbon o na buru loju Samuel nitori won wi pe fi oba fun wa ki o le ma se idajo wa Samuel si gbadura si Olowa ese ikeje Olowa si we fun Samuel pe gbo ohun awon eniyan na ni gbogbo eyi ti won so fun o nitori pe iwo ki won ko sugbon emi ni won ko lati je oba lori won nisisi o ye owe pe bi eniyan ba n tesi ona ara re ti o so wi pe ti bibeli ti su ohun ati ma se igboran si oro Olorun wi pe o ti su ohun wi pe ki a ma duro de bayi le Olowa wi ki a to gbese ki a to se ohunkohun wi pe o ti su ohun ki a ma mu suru labe wahala labe iponju wi pe o ti su ohun wi pe ohun ri bi awon eniyan aye bi won se n to ara won lai duro de oro Olorun lai duro de bayi le Olowa wi ori wipe bi enikeni ba ni iru iwa be o je wipe o ti ko Olorun sile o je wipe iru eni be o nfi ami ati iwa aigbagbo han ikerin aigba gbogbo oro Olorun gbo ki a ma sa ki a ma yan ninu oro Olorun eyi ti a fe tele eyi ti a fe duro le lori o ma nfi han wipe a ko gba oro Olorun ni kikun o je wipe a ni aigbagbo ati aigboran ninu igbesi aye wa ohun ti a n so ni wipe idajo Olorun ki jina si iru awon eniyan be ninu Hebrew ori kerin ese ikeji o ni nitori pe ati waasu ihire fun wa gege bi fun awon naa sugbon oro ti won gbo ko se won ni ire nitori ti ko dapo mo igbagbo ninu awon ti o gbo bi ese yi ba ye wa ohun ti o n so ni wepe awon miran nigba ti won ba gbo oro Olorun ko ni dapo mo igbagbo ninu okan won won ma wepe won ko gba eyi ni gbo bi a ba n so ti atunse a ma so wepe iliri Olorun ni ohun gbagbo ohun ko gba ti atunse gbo bi a ba n so ti oro Olorun nipa iloko laya gege bi ilana ti a la sile fun wa gege bi omo Olorun a ma n ri awon elomiran ti won ma n so wipe ihin rere ti awon gbagbo ko kan ni ti loko laya bi a ba n so nipa wipe ki a mu ona wa to niwaju aya ki a mu ona wa to niwaju oko ki a mu ona wa to niwaju awon aladugbo wa awon elomiran ma n so wipe awon ko gba eyi ni gbo o ni a ti waasu irere fun awon elomiran pelu bi a ti waasu fun o sugbon ko dapo mo igbagbo ninu okan won nitori be ni ihin rere ti won gbo ti ko bi se won ni anfani ikarun ifoya ati kiko lati tesiwaju idayafo ni igbesi aye wa ati kiko lati tesiwaju eyi ni ki a je ki gbo nkan ki o su wa patapata ki a so wi pe a ko fe tesiwaju mo a ko fe se ife olorun mo a o mo ibi ti a fe gbe ona ti igbagbo wa gba mo nitori awon nkan ti o nsele si wa ile ari ninu numeri ori kerinla numeri ori kerinla lati ese ikini gbogbo ijo si gbe ohun won soke won si ke awon eniyan na si sokun le oro na gbogbo awon mo israeli si nkun si mose ati si aroni gbogbo ijo si we fun won pe awa ibakoko ti ku ni ile egypti tabi awa ibaku le aginju yi nitori kini olorun se mu wa wa si ile yi lati ti ipa ida subu awa awon aya wa ati awon omo wa yo di je ko ha san fun wa ki a pada lo si egypt won si we fun ara won pe e je ki a yan olori ki a se pada lo si egypt idaya fo ti deba awon eniyan won yi awon ti o lo se ami ni ile ileri ni ile kenani ti won pada wa won so fun a wi pe awon ri awon eniyan omiran ninu ile na wi pe awon mo israeli won yi ti won lo se ami ni ile na won dabi elenga loju ara won won si ro we pe bayi papa bi elenga ni won ri loju awon eniyan ile na nigbati awon mo israeli gbo nkan won yi igbagbo fo lo ninu okan won idayafo aini reti aini igbagbo si wa joba ni igbese aye won eyi ni won fi so wi pe awon oni le tesiwaju mo ni won so wi pe awon fe yan olori fun ara won lati le pada si ile egypt bi ero ba nwa si okan re ti o so wi pe o fe se ti igbagbo mo o fe pada sinu aye o fe lo sinu ijo miran o tun fe lo ko ebi to ti po jade o tun fe lo ko je lekeji eyi so wi pe aigbagbo ti wo igbese aye re bi o ba gbero ninu okan re tabi o nse ipinu ninu okan re wi pe o fe yan olori miran o fe yan adari miran ti o to ni ona ti ara re le ona ti o wo ti ki yo ma fi okodoro oro olorun lele fun wa ati fun o o dabi eni wi pe aigbagbo ti n wo igbesi aye re ikefa aile duro ninu imo ati ase olorun awon nkan wonyi ni ifihan tabi ami aigbagbo ni igbesi aye apeyida aile duro ninu imoran tabi ase olorun ninu orin dafidi ori kerinle ni adofa orin dafidi ori kerinle ni adofa efa le ni ogorun orin dafidi ese iketala won ko pe gbagbe ise re won ko si duro de imo re won ko duro de imo re eyi ni afihan ipeyinda ati aigbagbo ni igbesi aye wa aile duro de imo olorun aile duro de ase olorun boya a nfe gbe yawo ni a nfe loko ni a nfe sise a nfe bimo a nfe ni awon nkan ti aye yi a sì ti ń gbàdúrà ó wá sọ wa a wá ń sọ wípé a fẹ́ bójú wẹ̀yìn wípé àti dúró pẹ́ tó àti dúró fún oṣù mélòó tàbí ọdún mélòó ó sì ti sú wa kò ṣeé ṣe fún wa láti tẹ̀síwájú mọ́ àwọn wọ̀nyí ni a ń fi ẹ̀sùn kàn wípé wọn kò lè dúró de ìmọ̀ àti ìfẹ́ àti àṣẹ ọlọ́run èyí ni ó jẹ́ àmì wípé àìgbàgbọ́ ti wọ ìgbésí ayé irú ẹni bẹ́ẹ̀ ìkeje wíwá ìrànlọ́wọ́ lọ́dọ̀ àwọn ọ̀tá ọlọ́run àwọn tí a rí wípé wọn kò sí nínú ìmọ́lẹ̀ àwọn tí a rí wípé wọn kò sí nínú ìsìn ọlọ́run tòótọ́ àwọn tí a rí wípé wọn ti pa ìlànà ìgbani wọn ti pa á dà a sì ń tàn wọn lọ láti wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ wọn bí a bá ṣe bẹ́ẹ̀ ó jẹ́ wípé àwa pàápàá a ti di aláìgbàgbọ́ nínú àwọn ọba kejì orí kìíní láti ẹsẹ̀ ìkejì ahasaya ti ṣubú láàrin fèrèsé ọlọ́nà kan ní iyàrá òkè rẹ̀ tí ó wà ní samaria ó sì ṣàìsàn o si ran awon ise o si we fun won pe e lo e bere lowo Baal-Zebubu orisha ekroni bi emi o la ninu aisan yi wo oba yi ti o ye ki o mo oro olorun wo oba yi ti o ye ki o mo ileri olorun wo oba yi ti o ye ki o sato olorun lo wo oba yi ti o ye ki o keto elija wo li olorun sugbon ti ko se be ti o wa iran lowo lodo awon ajeji orisha ti o wa iran lowo lodo awon ajeji olorun tabi awon ota olorun ati ota israeli wo se keta sugbon angeli oluwa wi fun elija ara tishbi pe dide goke lo ipade awon se oba samaria ke o se wi fun won pe ko se pe nitori ti ko si olorun ni israeli ni eyin fin lo ibere lowo Beelzebubu orisha ekroni ibere yi kan na ni o ye ki a bere lowo apeyinda ti o tun fi eti okun se ile ibere yi kan na ni o ye ki a bere lowo apeyinda ti o tun lo si awon ile to kaakiri ibere yi kan na ni o ye ki a bere lowo awon ti o lo nba awon atonije iya agba ni ekun kokan ti won ma gbe ara won joko wi pe bi awon ba fun oni nkan mu bi awon ba fun oni nkan je wi pe iloyun yo de iru awon atonije be won so wi pe bi awon ba ti gbe nkan yi fun oje ti iloyun yi ba si ti de o gbodo lo si ile isin kankan mo o si gbodo lo si ti isegun awon oti oyinbo papa itanje ni gbogbo re bi abari apeyinda ti o nse ese kan ile ese kan ode ohun ti a n bere lowo oba samaria yi ni a n bere lowo re wepe iha se wepe ko si olorun ni israeli ni eyin fi lo ibere lowo awon ota olorun lowo awon ti ko ni imole ihirere wo ese kerin nje nitori na bayi ile oluwa wi iwo ki yo sokale lori akete ni lori eyi ti iwo gun sugbon kiku ni iwo yoko elija se lokoro o ye ki o ye wa we pe ibinu olorun wa lori awon ti won sato olorun miran leyin lori awon ti won fi aigbagbo aile maraduro aile duro de iranwo latoke wa iru awon ti won fi iwa be han idaje olorun wa lori won iponju le wa ninu aye tabi iya ohunkohun ti iba de o ye ki a ro mo olorun bi a ba ro mo olorun o daje o pe yo gbo ti wa ayipada rere yo de ba wa sugbon bi a ba ko olorun sile bi a ba fi iwa aigbagbo iwa aigboran si oro olorun bi a ba fi iru nkan be han iponju nla iya ti ko se fenu so ati idajo ayeraye nduro de gbogbo awon alaigboran ati awon alaigbagbo ida olorun ko se po pa loju idajo olorun ko se dojuko nitori be ohun ero ni lati je ki ibinu tabi idajo re ki o wa sori re ki wa ni ona abayo tabi ona si ibokan eni o mu wa lo si ikori keta iyanju fun awon omo ehin kristi iyanju ti olorun ni fun wa ti oro olorun ni fun awon omo ehin kristi wo korinti kini ori kewa korinti kini ori kewa ese ikokanla ati ikejila nkan won isi se si won bi apere fun wa a se ko won fun ikilo awa eni ti igbehin aye deba nitori na eni ti o ba ro pe o n duro ki o kie sara ki o ma ba subo awa ti a ti n tele olorun awa ti a ti ni igbala awa ti a ti di atunbi ohun ti a n so fun wa ni wepe bi a ti le ni wahala ninu aye bi a ti le ni inu nibini ninu aye ki a wo awon apere wonyi ti a ti ka se ti igbo wa ki awa paapaa ki a mara duro ki a duro lodo olorun ki a tele olorun ki a si ma wo awon nkan ti o ti lana sile fun wa ki a ma bojo weyin ki a ma si so ireti nu bi a ba tele olorun ti a se fi igbagbo di ileri re mu o dajo we pe lojo kan yo se wa ni rere ni Juda ese keta olofe nigba ti mo fi aisi mi gbogbo kowe si yin ni ti igbala ti se ti gbogbo eniyan nko gbodo sai ma kowe si yin kin si gba yin ni iyanju lati ma ja gidigidi fun igbagbo ti a fi le awon eniyan mimo lowo le kan soso oni ke a ma ja gidigidi fun igbagbo ti a ti fi le awon eniyan mimo lowo le kan soso o se se ki esu fe gba igbagbo yi lowo wa nipa wahala nipa inu ni bini nipa awon ajalu to nde ba wa nipa awon nkan ti an ba pade loju ona na sugbon so wi pe ki a di ileri olorun mu ki a di igbagbo mu ki a ma je ki aya ki o fo wa ki a se ipinu wi pe bi o ti won ki o ri a ba jesu joba bi o ti won ki o ri a ko ni je ki ohun ko ki o mu wa pada seyin ninu timothy kini ori kefa timothy kini ori kefa lati ese kefa sugbon iwa bi olorun pelu itelorun ere nla ni iwa bi olorun pelu itelorun ere nla ni aini itelorun aini suru o lo ma nfa ki a ma ni oju kokoro o lo ma nfa ki iyawo kan ki o ma to okunrin o lo ma nfa ki oko kan ki o ma to obinrin aini itelorun oni o ma nfa ki a lo darapo mo awon eniyan oniruuru iwa aini itelorun oni o ma nfi ka fi igbagbo sile ki a tun ma tele awon nkan miran kaakiri sugbon ran wa leti we pe iwa bi olorun pelu itelorun ere nla ni ese ikeje nitori a ko mu ohun kan wa si aye abi a mu ohun kan wa si aye oni bee ni a ko le mu ohunkohun jade lo bi a ba si ni ounje ati aso iwon yi yo te wa lorun sugbon awon ti nfe di oloro a ma bo sinu idanwo ati idekun ati sinu were ifekufe pupo ti panilara iru eyi ti ma ri eniyan sinu iparun ati egbe nitori ife owo ni gbogbo ohun boboro gbogbo eyi ti awon miran lepa ti a si mu won sako kuro ninu igbagbo won se fi ibinu je popo gun ara won li oko awon miran won fi lesun sile won fi bibele sile won fi jesu sile won fi eko irere sile won fi ise isin wa ti olorun gbele wa lowo won fi sile won ma wa owo kaakiri nitori ife owo ni gbongbo ohun buburu gbogbo eyi ti awon miran lepa loju mejeji ni awon miran won fi ebi sile won fi omo sile bi won tin lo si ise ti osan be ni won lo si ise ti oru be ni won lo si ise ti idaji omo ko ni itoju oko ko ni itoju aya ko ni alabagbe pelu o dabi eni wi pe won wa owo kiri loju mejeji o nso wi pe iru awon eni be won se igbagbo won kuro won sako kuro ninu igbagbo won se fi ibinu je popo gun ara won li oko o wa so fun wa ni ese ikokan la sugbon iwo eniyan olorun sa fun kan won yi ki o ma lepa ododo iwa bi olorun igbagbo ife suru iwa tutu ma ja ija rere ti igbagbo bi iye ni pekun mu ninu eyi ti a gbe pe o si ti iwo si se ijewo rere niwaju eleri popo eyi ni paul apostle fi nje ki o da wa loju we pe ipinu ti o nti ni ipinu ti o si nfe ki awon ara rome ni ipinu ti o si nfe ki awa na ni o ni we pe ko si ohunkohun ti o ya wa kuro lodo jesu ni rome ori kejo lati ese ikarundini ogoji tani yo ya wa kuro ninu ife kristi tani yo ya o kuro ninu ife kristi se onkohun le ya kuro ninu ife Kristi o wa nbe lo wa we pe iponju ni tabi wahala tabi inu ni bini tabi iyan tabi ihoho tabi ewo tabi eda ranti we pe awon kan ti saju wa lo awon bi Josepho won ni wahala won ni inu ni bini awon bi Shedraki Meshaki ati Abednego won ni iponju ti o peleke ti o po ti o dabi eni wi pe yo ju agbara won lo sugbon Olorun mu won laaja awon eniyan bi Danieli awon miran ti a ti ko nipa won bi Paul apostle awon ti a lo ni ogo awon ti o dabi eni wi pe aye yi ko ye fun awon ti o dabi eni wi pe ikun wa won kaakiri sugbon ninu gbogbo nkan won yi ni Paul apostle ti so wi pe tani yo le ya wa pelu kuro ninu ife Kristi e a se iponju tabi wahala tabi inu ni bini tabi iyan tabi ihoho tabi ewo tabi eda ni ese ikerindinlogoji gege bi ati ko pe nitori re li a se npa wa kuli ojo ni gbogbo ojo anka wa si bi agutan fun pepa sugbon ninu gbogbo nkan wonyi ninu gbogbo awon iponju wonyi ninu gbogbo awon wahala wonyi ninu gbogbo awon inu ni bini wonyi ninu gbogbo iyan airije wonyi ninu gbogbo airasowo airilegbe airisese se amo we pe bi ekun pe bi ale kan ayo nbo le oworo awon iponju ti an ri wonyi won ko duro pe o sese bi eniyan ba sa esan fun odun kan tabi fun igba die aro wi pe odun kan tabi osu mefa tabi osu kan wi pe o pe lo titi sugbon o dajo pe igbala olorun yo je ti wa imularada yo je ti wa bi a ba ni soro die bi a ba farada bi a ba fayaran die o daju wi pe iranwo yo toke wa fun wa eyi ni Paul fi so wi pe sugbon ninu gbogbo nkan won yi awa ju eni ti o segun lo nipa eni ti o fe wa nitori o da mi loju pe ki se iku tabi iye tabi awon angeli tabi awon ijoye tabi awon alagbara tabi ohun igba esinsiyi tabi ohun igba timbo tabi oke tabi ogun tabi eda miran ohun ti Paul n so o ko gbogbo awon nkan ta le fojuri ohunkohun ti enikeni le se agbako re ninu aye o ko gbogbo re papo o so nipa ti iyan o so nipa ti wahala o so nipa ti iponju o so nipa ti inu ni bini o so nipa ti ihoho o so nipa ti ida o so nipa ti jamba tabi ewo o so nipa ti idojutini tabi ipani o so nipa opolopo nkan o so nipa ti aye o so nipa ti iku o so nipa ti iye o so nipa ti awon angeli o so nipa awon alagbara awon ijoye o so nipa awon oba aye yi o so nipa awon ti isinsiyi ati awon nkan ti nbo o so nipa oke o so nipa ogbon o so nipa awon ti eda miran ti o sese wipe a ko ti ifenuba o wa so wipe idani loju ti oni ni wipe awon nkan wonyi ki o le ya wa kuro ninu ife Olorun mo gbagbo wipe idani loju kan na ni iwo na ni wipe ko si nkan ti o le ya kuro ninu ife Olorun ati kuro ninu Kristi Jesu Oluwa wa orin Dafidi orin Dafidi ori ketadini ogota ese ikeje okan mi ti mura Olorun okan mi ti mura emi o ma korin emi o ma korin okan mi ti mura wahala ibade iponji ibawa awon afefe iji ba ma fe yi mi ka okan mi ti shetan mo ti ni ipinu wi pe emi ki yo fi Olorun sile se ipinu kan ni o wa ipinu kan na le o wa le okan re mo fe ki o dide duro ki o so fun Olorun wi pe bi o ti le je wi pe nkan le bi o ti le je wi pe wahala wa bi o ti le je wi pe o dabe ni wi pe airije airimo airilegbe arasowo bi o ti le je wi pe a ko ni alabaro onitoju abi anafeyinti bi o ti le je wi pe o dabe ni pe nkan pin fun opolopo awon eniyan wi pe sibe sibe a ma sin Olorun okan mi ti mura tan okan mi ti mura Olorun wi pe emi o ma sin o emi o ma bu ola fun o emi o ma wa oju re ni igba gbogbo wi pe a ko ni je ki ohun kon ki o ya wa ya Olorun wi pe a ma fi igbagbo ati igboya tele Olorun si ma gboran si oro olorun ni igba gbogbo wi pe bi ekun ti le npe di ale kan o daju wi pe ayo nbo le oworo se ipinu ti a ki o le yi pada ni waju oluwa wi pe o sin olorun titi de opin aye re se ipinu ti eni keni ki o le fowo kan wi pe o sin olorun titi de opin aye re se ipinu ti esu ki o le doju re bole wi pe o sin olorun ninu wahala ninu ikonju ninu inu onibini ninu airije ninu airimu ninu wahala ti awon eniyan le da si olorun wi pe o tesiwaju lati ma sin olorun se ipinu wi pe pelu ore ofe re o ni di apeyinda se ipinu wi pe o ma tele olorun nkan le wahala le wa ikonju le wa o le da bi eni wi pe awon ti o ro ko ye ko feran re won ko sile won ko se boju to won ko se suja o sugbon so fun olorun wi pe awon nkan won yi ki o le fa o seyin ko odo olorun o wa pelu olorun o wa pelu olorun o wa pelu olorun ran ti joseph ni majemu lai lai ran ti job ni majemu lai lai ran ti ipinu abakuku ni waju olorun ran ti awon woli ti o ti koja ran ti awon ti o ti sare je yi saju wa ran ti awon ti o ti di asegun ran ti shedraki meshaki ati abednego ran ti danieli ran ti paulo aposteli ran ti awon omo ehin jesu christi ti a se ninu ibini si ran ti wi pe iponju bi o ti le wa fun ose kan osu kan tabi odun kan tabi ju be lo ran ti wi pe lojo kan won o dekun airasowo aironjeje airisese aini onitoju aini abanikedun aini ore ki awon ojulomo ki o ko eyin siwa ki awon aladugbo ki o ma soro wa leyin so fun olorun wi pe iponju ibade wahala ibawa onkon ti iba ma sele wi pe o fara re sumo olorun o fara sumo olorun o sinsin olorun titi opin aye re wi pe o ko ni je ki onkon ki o fa seyin lodo olorun ninu nkan wonyi awaju asegun lo ninu nkan wonyi awaju asegun lo se ipinu so fun olorun wi pe onkon ki o fa kuro ki o se onipo ko ninu ijoba olorun onkon ki o fa seyin ko lodo olorun ran ti wo pe awon ti o ba fori ti titi de opin awon le aogbala
1: Epistle kini ti Paul Apostle si awon ara Korinti ori ikejila nje ni ti egun emi ara emi ko fe ki eyin ki o je ope eyin mo pe nigba ti eyin je keferi afayin lo sodo awon odi orisa lona kona ti afayin nitori na mo fe ki e mo pe ko si eni ti n soro nipa emi Olorun ki o wi pe eni ifibu ni Jesu ati pe ko si eni ti o le wi pe Oluwa ni Jesu bi ko se nipa emi mimo nje oniruru ebun ni o wa sugbon emi kan na ni oniruru ise iranse ni o si wa Oluwa kan na si ni oniruru ise ni o si wa sugbon Olorun kan na ni eni ti n sise gbogbo won ninu gbogbo won sugbon a n fi ifihan emi fun olukuluku eniyan lati fi jere nitori ti a fi oro ogbon fun enikan nipa emi ati fun elomiran oro imo nipa emi kan na ati fun elomiran igbagbo nipa emi kan na ati fun elomiran ebun imularada nipa emi kan na ati fun elomiran ise iyanu ise ati fun elomiran isotele ati fun elomiran imo emi yato ati fun elomiran oniruru ede ati fun elomiran itumo ede sugbon gbogbo wonyi ni enikan ni ani emi kan na nse o n pin fun olukuluku gege bi o ti wu nitori gege bi ara ti je okan ti o si ni eya pupo sugbon ti gbogbo eya ara ti se pupo je ara kan be si ni kristi pelu nitori pe ninu emi kan ni ati baptisi gbogbo wa sinu ara kan iba se ju tabi eleni iba se eru tabi ominira a si ti mu gbogbo wa mu ninu emi kan nitori pe ara ki se eya kan bi ko se pupo bí ẹsẹ̀ bá wí pé nítorí èmi kìí ṣe ọwọ́ èmi kìí ṣe ti ara, èyí kò wí pé kìí ṣe ti ara. Bí etí bá sì wí pé nítorí èmi kìí ṣe ojú èmi kìí ṣe ti ara, èyí kò wí pé kìí ṣe ti ara. Bí gbogbo ara bá jẹ́ ojú, níbo ni ìgbọ̀ràn ìbágbé wà? Bí gbogbo rẹ̀ bá sì jẹ́ ìgbọ̀ràn, níbo ni ìgbóòórùn ìbágbé wà? Ṣùgbọ́n ní ìsinsìnyí, Ọlọ́run ti fi àwọn ẹ̀yà sínú ara, olúkúlùkù wọn gẹ́gẹ́ bí ó ti wù ú. Bí gbogbo wọn bá sì jẹ́ ẹ̀yà kan, níbo ni ara ìbágbé wà? Ṣùgbọ́n ní ìsinsìnyí, wọ́n jẹ́ ẹ̀yà púpọ̀, ṣùgbọ́n ara kan. Ojú kò sì lè wí fún ọwọ́ pé èmi kò ní fi ọ́ ṣe, tàbí kí orí wí ẹ̀wẹ̀ fún ẹsẹ̀ pé èmi kò ní fi yín ṣe. Ṣùgbọ́n àwọn ẹ̀yà ara wọn ni tí ó dàbí ẹni pé wọ́n ṣe àìlera jù, àwọn ni a kò lè ṣe aláìní jù. Àti àwọn ẹ̀yà ara wọn ni tí àwa rò pé wọ́n ṣe àìlọ́lá jù, lórí ìwọ̀nyí ni àwa sì ń fi ọlá sí jù. Bẹ́ẹ̀ ni ibi àìyẹ wá sì ní ẹ̀yẹ lọ́pọ̀lọpọ̀ jù, nítorí pé àwọn ibi tí ó ní ẹ̀yẹ ní ara wa kò fẹ́ nǹkan. Ṣùgbọ́n Ọlọ́run ti ṣe ara lọ́kan, ó sì fi ọ̀pọ̀lọpọ̀ ọlá fún ibi tí ó ṣe aláìní, kí ìyapa kí ó má ṣe sí nínú ara, ṣùgbọ́n kí àwọn ẹ̀yà ara kí ó lè máa ṣe àníyàn kan náà fún ara wọn. Bí ẹ̀yà kan bá sì ń jìyà, gbogbo ẹ̀yà á sì jùmọ̀ bá jìyà, tàbí bí a bá ń bọlá fún ẹ̀yà kan, gbogbo ẹ̀yà á jùmọ̀ bá yọ. Ǹjẹ́ ara Kristi ni ẹ̀yin ṣe, olúkúlùkù yín sì jẹ́ ẹ̀yà ara rẹ̀. Ọlọ́run sì gbé àwọn mìíràn kalẹ̀ nínú ìjọ, ìkíní àwọn apostélì, èkejì àwọn wòlíì, ẹ̀kẹta àwọn olùkọ́ni, lẹ́yìn náà iṣẹ́ ìyanu, lẹ́yìn náà ẹ̀bùn ìmúláradá, ìrànlọ́wọ́, ẹ̀bùn àkóso, onírúurú èdè. Gbogbo wọn ní ṣe apostélì bí, gbogbo wọn ní ṣe wòlíì bí, gbogbo wọn ní ṣe olùkọ́ni bí, gbogbo wọn ní ṣe iṣẹ́ ìyanu bí, gbogbo wọn ni ó ní ẹ̀bùn ìmúláradá bí, gbogbo wọn ní fi onírúurú èdè fọ̀ bí, gbogbo wọn ní ṣe ìtumọ̀ bí. Ṣùgbọ́n ẹ máa fi ìtara ṣàfẹ́rí ẹ̀bùn tí ó tóbi jù, síbẹ̀ èmi ó fi ọ̀nà kan tí ó tayọ rí kọjá hàn yín.
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Bísẹ́lì kínní ti Pọ́lù Apọ́stélì sí àwọn ará Kọ́rìntì, orí ìkẹtàlá. Bí mo tilẹ̀ ń fọ onírúurú èdè àti ti áńgẹ́lì tí èmi kò sì ní ìfẹ́, èmi dàbí idẹ tí ń dún tàbí bíi kíńbálì olóǹgoro. Bí mo sì ní ẹ̀bùn ìsọtẹ́lẹ̀ tí mo sì ní òye gbogbo ohun ìjìnlẹ̀ àti gbogbo ìmọ̀, bí mo sì ní gbogbo ìgbàgbọ́ tó bẹ́ẹ̀ tí mo lè ṣí àwọn òkè ńlá nípò, tí èmi kò sì ní ìfẹ́, èmi kò jẹ́ nǹkan. Bí mo sì ń fi gbogbo ohun ìní mi bọ́ àwọn tálákà, bí mo sì fi ara mi fúnni láti sun, tí èmi kò sì ní ìfẹ́, kò ní èrè kan fún mi. Ìfẹ́ a máa mú sùúrù, a sì máa ṣeun. Ìfẹ́ kìí ṣe ìlara, ìfẹ́ kìí sọ̀rọ̀ ìgbéraga, kìí fẹ̀, kìí hùwà àìtọ́, kìí wá ohun ti ara rẹ̀, a kìí mu bínú, bẹ́ẹ̀ ni kìí gbìrò ohun búburú, kìí yọ̀ sí àìṣòdodo, ṣùgbọ́n a máa yọ̀ nínú òtítọ́. A máa farada ohun gbogbo, a máa gba ohun gbogbo gbọ́, a máa retí ohun gbogbo, a máa fàyàrán ohun gbogbo. Ìfẹ́ kìí yẹ̀ láé, ṣùgbọ́n bí ó bá ṣe pé ìsọtẹ́lẹ̀ ni, wọn ó dópin. Bí ó bá ṣe pé ẹ̀bùn ahọ́n ni, wọn ó dákẹ́. Bí ó bá ṣe pé ìmọ̀ ni, yóò di asán. Nítorí àwa mọ̀ ní apá kan, àwa sì ń sọ tẹ́lẹ̀ ní apá kan, ṣùgbọ́n nígbà tí èyí tí ó pé bá dé, èyí tí í ṣe ti apá kan yóò dópin. Nígbà tí mo wà ní èwe, èmi a máa sọ̀rọ̀ bí èwe, èmi a máa wòye bí èwe, èmi a máa gbèrò bí èwe, ṣùgbọ́n nígbà tí mo di ọkùnrin tán, mo fi ìwà èwe sílẹ̀. Nítorí pé ní ìsinsìnyí, àwa ń ríran bàìbàì nínú awò jíjí, ṣùgbọ́n nígbà náà ni ojú kò ojú. Ní ìsinsìnyí, mo mọ̀ ní apá kan, ṣùgbọ́n nígbà náà ni èmi ó mọ̀ gẹ́gẹ́ bí mo sì ti di mímọ̀ pẹ̀lú. Ǹjẹ́ ní ìsinsìnyí, ìgbàgbọ́, ìrètí àti ìfẹ́ ń bẹ, àwọn mẹ́ta yìí, ṣùgbọ́n èyí tí ó tóbi jù nínú wọn ni ìfẹ́.
0: Olúwa Ọlọ́run wa, a dúpẹ́ lọ́wọ́ yín wípé agbára yín kìí kùnà. A dúpẹ́ wípé bí a bá tọ̀ yín wá, ẹ jẹ́ ẹni tí ó máa ń fi ìlérí fúnni, tí ó sì máa ń mú ìlérí náà ṣẹ. À ń bẹ̀bẹ̀ wípé lónìí bí a ti wá, tí a ó sì gbàdúrà sí yín wípé ẹ ó gbàdúrà wá ní orúkọ Jésù. Gbogbo ibi tí ìṣòro wà, gbogbo ibi tí àìní wà, gbogbo ibi tí ìdánilóró ọwọ́ ìṣó wà ní ìgbésí ayé wa, ẹ bá wa mú ọ kúrò ní orúkọ Jésù. À ń bẹ̀ yín wípé bí ẹlẹ́ṣẹ̀ ṣe ń tọ̀ yín wá ní àṣálẹ̀ yìí, ẹ ó gba kan rẹ̀ là. Bí àwọn aláìsàn ti ń tọ̀ yín wá ní àṣálẹ̀ yìí, ẹ ó dá wọn ní ìdè. Àti bí àwọn tí a ń dá lóró láti ọwọ́ èmi èṣù, bí wọ́n ti ń tọ̀ yín wá ní àṣálẹ̀ yìí, à ń bẹ̀bẹ̀ wípé ìdáǹdè láti àtọ̀run wá, ìdásí ẹ̀ láti ọwọ́ yín wá, ẹ ó fún wọn ní orúkọ Jésù. Ẹ gbọ́ àdúrà wa, ẹ ṣàánú fún àwọn ènìyàn yín. Ẹ jẹ́ kí a padà lọ sí ilé pẹ̀lú ayọ̀ àti àlàáfíà ní ọkàn wa, ní orúkọ Jésù Kristì Olúwa wa. Amen. ninu peteru kini ori kini ese ikejidinlogun ati ikokandinlogun le ati mu akori oro wa ni asale yi peteru kini ori kini lati ese ikejidinlogun si ese ikokandinlogun ni won bi eyin ti mo pe a ko fi ohun ti dibajera yin pada bi fadaka tabi wora kuro ninu iwa asan yin ti eyin ti jogun lati odo awon baba yin bi ko se eje iye biye ti bi ti odo agotan ti ko le aboko ti ko li abawon ani eje Jesu Christi ohun ti a soro le lori ni asale yin ni eje Christi eje iye biye eje Christi eje iye biye eje Jesu Christi je iye biye ni waju Olorun fun irapada wa fun imularada wa fun idande wa ati fun bi a se le sumo Olorun ju be lo ki Jesu ki o to wa se aye yi eje agotan ni afun awon omo Israeli lati fi ma se etutu fun okan eleshe ni lefitiko ori ketadilogun ni ati nka ese ikokanla lefitiko ori kokan ori ketadilogun ese ikokanla nitori pe emi ara nbe ninu eje emi si ti fi fun yin lati ma se tutu fun okan yin lori pepe ni nitori pe eje ni se etutu fun okan gege bi ati ma ngbo ni igba gbogbo ninu oro Olorun wi pe gbogbo eniyan ni o sa ti se ti o si ti kuna ogo Olorun lati igba ti Adamu ti sobo kuro ninu ipo ti ada ipo ti a fi si lati owo Olorun lati igba na ni ese ti njoba lori gbogbo awon eniyan ti won wa si aye yi lati igba na ni asiti fi eje ewure tabi eje agotan tabi eje akomalu tabi eje eranko fun won lati le se etutu fun ese won titi o fi di igba ti Jesu wa se aye ti Olorun pinrun lati se asepe igbala ati irapada wa eje eranko won yi ni a ma n fi se etutu fun okan won eyi ni aka ninu lepitiko ti a ti ka si wa nisinsin wi pe eje wonyi ni o n se etutu fun awon okan ti won ti sakulo awon okan ti won ti dese awon okan ti won ti fi ibi ti Olorun fi won si tele ti won ti fi iru ipo be sile sugbon nigba ti o di akoko ti Olorun fe se asepe igbala awon eda to si fe fi irapada nla fun wa o ran Jesu Christi omo re lati ko fun wa lati igba na ni o fi je wipe eje eranko ko niye lori mo ko si je itewogba lowo Olorun mo bi abari enikeni loni ti o si nta eje eranko sile tabi eni ti nse etutu tabi eni ti nrubo o ye ki o ye iru eni be wipe lati igba ti Jesu Christi ti ku lori igi agbelebo ni eje eranko ko ti niye lori fun igbala tabi fun idande tabi fun etutu tabi fun irapada wa ninu Heberu ori kewa lati ese ikarun Heberu ori kewa lati ese karun nitori na nigba ti o wa se aye o wi pe iwo ko fe ebo ati ore sugbon ara ti ara ni iwo ti pese fun mi ebo sisun ati ebo fun ese ni iwo ko ni inu didun si nigba na ni mo wi pe kiyesi ninu iwe kika le agbe ko nipa ti mi mo de lati se ife re Olorun ni ati odun di odun fun odun popo gege bi egberun odun ni ona merin ni awon wonyi ni won tin se irobo ni awon wonyi ni won tin mu eran wa si waju Oluwa sugbon nigbati akoko to ti Jesu yo wa si aye aso fun a wi pe olorun ko ni inu didun si awon ebo won yi mo nitori be lati igba na ti jesu ti de ni o ti je wi pe ni waju olowa awon ebo sisun tabi eran pipa tabi

ní ìrètí wípé ẹran tí a pa yìí tàbí ẹ̀jẹ̀ tí a ta sílẹ̀ yìí yóò mú ẹ̀ṣẹ̀ àti orí búburú tàbí àìsàn tàbí àìní kúrò. À ń sọ fún wa wípé irú nǹkan wọ̀nyí Ọlọ́run kò ní inú dídùn sí i mọ́. Ṣùgbọ́n wípé nígbà náà ni mo wípé kíyèsí nínú ìwé kíkàlẹ̀ àti pé kọ́ nípa ti èmi. Èyí jẹ́ ohun tí a ti kọ sílẹ̀ nípa Jésù Kristì wípé mo dé láti ṣe ìfẹ́ rẹ Ọlọ́run. Ìfẹ́ rẹ Ọlọ́run tí a ń sọ níhìn ni wípé Jésù lọ sí orí igi àgbélébò, ó kú, ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ fún ìwọ àti fún èmi. Tí o bá rántí ní ojú kan náà tí Yohánù rí Jésù Kristì ni ó tọ́ka sí i wípé òun ni ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí yóò kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ. Nínú Yohánù orí kìíní ẹsẹ̀ 21 ní ijọ́ kejì, Yohánù rí Jésù ń bọ̀ wá sọ́dọ̀ rẹ̀, ó wípé wò ó ọ̀dọ́ àgùntàn Ọlọ́run ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ ayé lọ. Èyí jẹ́ wípé lẹ́sẹ̀kẹsẹ̀ tí Jésù ti dé ni a ti fi òpin sí ẹran pípa, ni a ti fi òpin sí ìrúbọ, ni a ti fi òpin sí ẹbọ sísun tàbí irú ẹbọ mìíràn tí àwọn ọmọ Ísírẹ́lì máa ń rú. Nítorí pé Jésù Kristì ni a wá fi fún wa nísinsìnyí láti kó ẹ̀ṣẹ̀ wa lọ. Èyí ni Aísáyà wòlíì ti rí láti ọjọ́ pípẹ́, tí ó sì sọ fún àwọn ọmọ Ísírẹ́lì wípé ìgbà kan wà tí Jésù Kristì yóò dé, èyí ti ṣe ọmọ Ọlọ́run tí a pè ní Emmanueli, tí ṣe wípé Ọlọ́run wà pẹ̀lú wa, wípé nígbà tí ó bá dé yóò jẹ ẹ̀yà fún ẹ̀ṣẹ̀ wa, àti nígbà tí ó bá ti jẹ̀yà fún ẹ̀ṣẹ̀ wa ni a rí wípé yóò kó àwọn ẹ̀ṣẹ̀ àwọn tí ó bá gbàgbọ́ lọ. Bí o bá wo Aísáyà orí 47 láti ẹsẹ̀ 3, Aísáyà orí 47 láti ẹsẹ̀ 3, akẹ́gàn rẹ̀, a sì kọ́ lọ́dọ̀ àwọn ènìyàn ẹni ìkáàánú tí ó sì mọ ìbànújẹ́, ó sì dàbí ẹni pé ó mú kí a pa ojú wa mọ́ kúrò lára rẹ̀, akẹ́gàn rẹ̀ àwa kò sì ká a sí. Èyí ń sọ nípa Jésù Kristì tí ó wá sí ayé láti kó ẹ̀ṣẹ̀ wa lọ, láti jẹ́ ètùtù fún ẹ̀ṣẹ̀ gbogbo àgbáyé, kì í ṣe fún àwọn Júù nìkan ṣùgbọ́n fún àwọn kèfèrí pẹ̀lú. Ó ń sọ fún wa wípé akẹ́gàn rẹ̀, bí o bá ti ka ìwé ìhìnrere ti Matthew tàbí ti Marko tàbí ti Luke tàbí ti Johannu, ó rí i wípé akẹ́gàn Jésù lọ́pọ̀lọ́pọ̀ lẹ́sẹ̀ nígbà tí a ti bí i, nígbà yìí ni a ti ń kẹ́gàn rẹ̀, nígbà tí ó sì wá ṣe iṣẹ́ ìránṣẹ́ fún àwọn ọmọ Ísírẹ́lì tí ó fi lọ sí orí igi àgbélébò láti kó fún wa, ni a ti ń kẹ́gàn rẹ̀. Ní ẹsẹ̀ kẹrin lóòótọ́ ó ti rò ìbìnújẹ́ wa, ó sì gbé ìkáàánú wa lọ, ṣùgbọ́n àwa kà á sí bí ẹni tí a nà, tí a lò láti ọ̀dọ̀ Ọlọ́run, tí a sì pọ́n lójú ṣùgbọ́n a ṣáálé ọgbẹ́. Nítorí ìrékọjá wa, a paálé ara nítorí àìṣedédé wa, ìnà àlàáfíà wa wà lára rẹ̀, àti nípa ìná rẹ̀ lè a fi mú wa lára dá. Bí a bá sọ wípé a ṣá ènìyàn lé ọgbẹ́, ó mọ̀ wípé ohun tí yóò jáde ni ẹ̀jẹ̀ bí a bá ṣá ènìyàn lọ́gbẹ́. Nígbà tí a ṣá Jésù lọ́gbẹ́, nígbà tí a kàn án mọ́ orí igi àgbélébò, nígbà tí a fi adé ẹ̀gún dé Jésù lé orí, nígbà tí a fi ọkọ̀ kàn án lé ẹ̀gbẹ́, ẹ̀jẹ̀ Jésù tí ó jáde, èyí wà fún ìràpadà wa, èyí wà fún ìdáǹde wa, ó sì wà fún ìgbàlà wa pẹ̀lú. Nítorí tìrẹ, nítorí tèmi ni a fi ṣá Jésù lé ọgbẹ́. Nítorí ìrékọjá rẹ, nítorí ìrékọjá mi, èyí jẹ́ nítorí ohun tí a ṣe tí a fi ré òfin Ọlọ́run kọjá, ohun tí a ṣe tí a fi dẹ́ṣẹ̀, ohun tí a ṣe tí a fi ṣẹ̀ sí Ọlọ́run. Nítorí èyí ni a fi ṣá lé ọgbẹ́, apá lára nítorí àìṣedédé wa. Bí a bá sọ nípa àìṣedédé, nígbà tí ènìyàn bá rìn ségesège tí kò rìn déédé, èyí ni bíbélì ń kà sí ẹ̀ṣẹ̀ tàbí àìṣedédé. Nítorí nǹkan wọ̀nyí ni a fi pa á lára.

tí a sì ṣáálé ọgbẹ́, ìnà àlàáfíà wa ń bẹ lára rẹ̀, àti nípa ìnà rẹ̀ lè fi mú wa lára dá. Mo fẹ́ fún ọ ní ohun mẹ́jọ tí ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó ṣe fún ọ, tí ó ṣe fún mi. Ìkíní ni wípé ó rà wá padà lọ́wọ́ ìgbèkùn èṣù, ó rà wá padà lọ́wọ́ agbára èṣù, ó rà wá padà lọ́wọ́ ẹ̀ṣẹ̀ wa tí ó ti dè wá ní ìgbèkùn. Jẹ́ kí a tún padà sí Pétérù kíní orí kíní láti ẹsẹ̀ ìkejìdínlógún. Pétérù kíní orí kíní ẹsẹ̀ ìkejìdínlógún dé ẹsẹ̀ ìkọkàndínlógún. Níwọ̀n bí ẹ̀yin ti mọ̀ pé a kò fi ohun tí dìbàjẹ́ rà yín padà bí fàdákà tàbí wúrà kúrò nínú ìwà asanyín tí ẹ̀yin ti jogún láti ọ̀dọ̀ àwọn bàbá yín, bí kò ṣe ẹ̀jẹ̀ iyebíye bí ti ọ̀dọ́ àgùntàn tí kò lé àbùkù tí kò sì lé àbàwọ́n, àní ẹ̀jẹ̀ Kristi. Gbogbo ẹranko tí àwọn ọmọ Ísírẹ́lì fi ń róbọ, bí a bá wò ní fínífíní gbogbo ayé láti àsìkò Ádámù ni ó ti wà lábẹ́ ìgún Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, àti ènìyàn, àti ẹranko, àti ohun ọ̀gbìn, àti ohun tí ó wà ní ìlú, àti ohun tí ó wà ní oko, ni ó wà ní abẹ́ ìgún Ọlọ́run. Èyí ni ó fi jẹ́ wípé àwọn nǹkan wọ̀nyí kò lè mú wọn pé, kò sí lè mú wọn jẹ́ mímọ́ pátápátá. Ṣùgbọ́n Jésù ni ó wà ní àìlábòkò, àìlábàwọ́n. Nítorí bẹ́ẹ̀, ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀, ó jẹ́ ẹ̀jẹ̀ pípé, ẹ̀jẹ̀ mímọ́, ẹ̀jẹ̀ tí ó ṣe iyebíye. Èyí ni a fi ń rà wá padà. Bí a bá sọ nípa ìràpadà, bí o bá ti jẹ́ ẹni tí ó ka àwọn ìwé ìtàn ní ilẹ̀ Yorùbá, ó mọ̀ wípé ní àkókò ẹrú, bí a bá mú ẹnikẹ́ni lẹ́rú, a lò ó gẹ́gẹ́ bí ẹrú, a lè lù ú gẹ́gẹ́ bí ẹrú, a lè fìyà jẹ́ gẹ́gẹ́ bí ẹrú, a ti lè pàápàá gẹ́gẹ́ bí ẹrú. Ṣùgbọ́n nígbà tí olùdásílẹ̀, olùdáǹdè, nígbà tí a ṣe òfin titun wípé kò sí ẹni tí ó yẹ kí ó wà ní abẹ́ ìsìnró mọ́, nígbà yìí ni àwọn ẹrú di òmìnira. Nígbà tí àwọn ẹrú wọ̀nyí sì di òmìnira, a kò lè fìyà jẹ wọ́n tàbí kí a lù wọ́n tàbí kí a pa wọ́n gẹ́gẹ́ bí ẹrú mọ́. Èyí ni Jésù Kristì ṣe fún wa wípé a ti jẹ ẹrú tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ẹrú nítorí ẹ̀ṣẹ̀ wa, ẹrú nítorí àṣeré tí ó wà ní ìgbésí ayé wa, ẹrú èṣù. Ó sì ti kan àbàmọ́ wa lẹ́sẹ̀, ó sì ń fi ìyà jẹ wá nígbà kí ìgbà tí ó wò ó, ó lè fi àìsàn tí ó bá fẹ́ sí wa lára. Nígbà tí ó bá sì wó pẹ̀lú, ó lè sọ wá di aláìní, ó sì lè pa wá. Ohunkóhun ni èṣù lè ṣe fún àwọn tí wọ́n wà ní abẹ́ ìkáwọ́ rẹ̀. Ṣùgbọ́n nígbà tí o bá gba Jésù Kristì gbọ́, ẹ̀jẹ̀ Jésù yìí ni a fi ń rà wá padà. Bí o bá wo Galatia orí kẹta, ẹsẹ̀ ìkẹtàlá sí ìkẹrìnlá, Kristì ti rà wá padà kúrò lọ́wọ́ ìgún òfin, ẹni tí a fi ṣe ìgún fún wa, nítorí tí a ti kọ ọ́ pé ìfibóni olúkúlùkù, ẹni tí a fi kọ́ sórí igi, kí ìbùkún Abrahamu kí ó lè wá sórí àwọn kèfèrí nípa Kristì Jésù, kí àwa kí ó lè gba ìlérí ẹ̀mí nípa ìgbàgbọ́. Nítorí náà, bí o bá rántí wípé a ti pa Jésù lára fún ọ, a ti ṣá a lọ́gbẹ́ fún ọ, ó ti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ nítorí tirẹ, bí o bá lè gbàgbọ́ lónìí, a ó rà ọ́ padà. Èyí jẹ́ wípé Jésù fún ara rẹ̀ pẹ̀lú agbára Ọlọ́run yóò mú ọ kúrò lábẹ́ ìsìnrú èṣù, lábẹ́ gbogbo ìyà tí ó ń fi jẹ ọ́, nítorí wípé o jẹ́ ẹni tirẹ̀. Nínú Kolose orí kìíní láti ẹsẹ̀ ìkẹtàlá, ẹni tí ó ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn, tí ó sì ṣí wa nípò sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀, nínú ẹni tí àwa ti ní ìdáǹdè nípa ẹ̀jẹ̀ rẹ̀, àní ìdáríjì ẹ̀ṣẹ̀. Bí o bá wo ohun tí a kà yìí dáradára, ó ń sọ wípé a ti wà lábẹ́ agbára òkùnkùn, agbára ẹ̀mí búburú, agbára èṣù ti sàtánì tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Ṣùgbọ́n a ṣe wà nípò kúrò nínú òkùnkùn sí ìmọ́lẹ̀, a ṣe wà nípò kúrò ní abẹ́ agbára sàtánì sí abẹ́ agbára Ọlọ́run.
asiwaniko asiwanipo kuro ninu iya to nje wa si odo olorun nisisin yi a si se yi nipa idande tabi rapada nipa eje Jesu Christi bi o ba mara re si elese ti o si be si ni jewo ese re fun olorun ti o si so fun wi pe o ko fe ku si inu ese ti o wa o ko si fe tesiwaju lati ma jiya labe agbara esu bi o ba gba Jesu Christi gbo ti o si ranti wi pe o ti ku fun o dajo wi pe yo da o need yo gba okan re la yo si dari gbogbo awon ese re jio ikeji eje Jesu yi kan na ni o nwe wa nu kuro ninu ese wa gbogbo elese je ileri ni waju olorun bi o ba si wa ni ru ipo yi gege bi ileri ki o sese fun o lati gbe lodo olorun titi ayeraye bi o ba ku sinu ese oku gege bi ileri ni waju olorun bi a ko ba fi eje Jesu we okan re mo ki okan re ki o funfun lao lao ki o sese fun o lati wa lodo olorun titi lai titi aye sugbon bi o ba le to olorun wa ti o se gbagbo ninu iwenu mo ti o wa ninu eje Jesu Christi o daju pe a we okan ese re mo pelu eje Jesu ninu Heberu ori kesan ese ikeji lelogun o fere je ohun gbogbo le a fi eje wenu gege bi ofin ati lai si itaje sile ko si idariji ko si iwenomo ko si imokoro fun ese wa lai si itasile eje Jesu Christi ko le sese fun enikeni lati ri ojo Olowa nitori wo pe ileri ni atanu ni waju Olowa lati ma le gbe iwaju tabi ile Olorun titi ninu Matthew ori 24 Matthew ori 24 ese 28 ni Jesu fun ara ti so fun awe pe nitori eyi le eje mi ti maje mo titun ti atasile fun opo eniyan fun imukuro ese ata eje Jesu Christi sile fun opo okan ti yo gbagbo fun opo okan ti yo gbadura ti o si kepe Olowa wi pe ohun fe imukuro ese iwenumo ese nitori be ranti wi pe ohun kini ti eje Jesu ma nse fun ani wi pe o ma nra wa pada o ma gba kuro lowo esu lowo ese wa o si ma nda wa need ikeji ni wi pe o ma nwo ese wa nu o ma mu ese wa kuro o ma mu wa di alaijebi ni waju Olorun iketa ni wi pe o mu wa somo to si gbogbo elese patapata ni o jina si Olorun bi o ba wa ninu ese re ki o sese fun o lati wa si waju Olowa nitori wi pe ese a ma yani nipa si Olorun ese a ma mu ikele tabi idabo si arin wa ati si Olorun nitori be ni asa se so fun awe pe ese wa ni o je ki a jina rere si Olorun sugbon bi o ba le gbadura ti o si gbadura wi pe o gbagbo wi pe ati ta eje Jesu sile fun o nipa eje yi ni a fi le mu o somo iwaju Olorun Efesu ori keji wo ese iketala sugbon nisisiyi ninu Kristi Jesu eyin ti o ti jina rere nigba ti jori le mu somo to si nipa bawo nipa eje Kristi nipa eje ti Kristi ta sile ni a fi mu eni ti o jina rere eni ti o ti sako lo eni ti ese re ti ya nipa si Olorun le a fi mu iru eni be wa sumo to si lati wa gbe ni ile Olorun lati ni alaafia Olorun lati ni idande Olorun lati di omo Olorun ikerin nipa eje Jesu ni a fi ba wa laja ti a si je ki a ni alaafia atun wo Kolose lekan si Kolose ori kini ese ogun ati nipasẹ re lati ba ohun gbogbo laja lẹhin ti o ti fi eje agbelebo re pari ija mo ni nipasẹ re iwon
Ìbáṣe ohun tí ń bẹ lé ayé tàbí ohun tí ń bẹ lé ọ̀run. Nípa ẹ̀jẹ̀ Jésù Kristì ni a ti parí ìjà tí ó wà ní láàrin ẹlẹ́ṣẹ̀ àti Ọlọ́run. Ẹlẹ́ṣẹ̀ jẹ́ ẹni tí ó ń bá Ọlọ́run jà. Ọlọ́run pàápàá sì kọjú ìjà sí ẹlẹ́ṣẹ̀. Ṣùgbọ́n láti ìgbà tí Jésù Kristì ti kú ní orí igi àgbélébò, tí ó ti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ Jésù Kristì ni ó jẹ́ ohun tí a fi ń bá wa làjà láàrin àwa àti Ọlọ́run. Bí o bá wá sí ọ̀dọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí ọ̀tá Ọlọ́run, gẹ́gẹ́ bí ẹni tí ó ti ń bá Ọlọ́run jà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, tí Ọlọ́run sì kọjú ìjà sí nítorí ẹ̀ṣẹ̀ tí ó wà ní ọwọ́ rẹ. Bí o bá sọ fún Ọlọ́run wípé o fẹ́ di ẹni tí ara padà, o fẹ́ bá Ọlọ́run làjà, o sì ń fẹ́ kí Ọlọ́run kí ó fún ọ ní àlàáfíà, kí àlàáfíà kí ó wà láàrin ìwọ àti Ọlọ́run, kí ó sì wà nínú ọkàn rẹ sí Ọlọ́run, kí Ọlọ́run kí ó sì ṣe àṣepé iṣẹ́ ìgbàlà ní ọkàn rẹ, bí o bá gbàgbọ́ nípa ẹ̀jẹ̀ Jésù Kristì, ìwọ yóò lè bá Ọlọ́run làjà. Gbogbo ohun tí ó sì wà ní ìgbésí ayé rẹ tí Ọlọ́run fi ń bá ọjà, Ọlọ́run yóò mú gbogbo àwọn nǹkan wọ̀nyí kúrò. Bí o bá lè ṣe bẹ́ẹ̀ ní àṣálẹ́ yìí, ó rí ojú rere Ọlọ́run. Gbogbo ìjà tí ó sì wà láàrin ìwọ àti Ọlọ́run nípa ẹ̀jẹ̀ Jésù Kristì, a ó mú gbogbo rẹ̀ kúrò pátápátá. Ìkarùn-ún, a dá wa láre nípa ẹ̀jẹ̀ Jésù Kristì. A dá wa láre nípa ẹ̀jẹ̀ Jésù Kristì. Wo Rómù orí karùn-ún láti ẹsẹ̀ ìkẹsàn-án, ó wí pé mélòó mélòó sì ni tí a dá wa láre nísinsìnyí nípa ẹ̀jẹ̀ rẹ̀. Lí a ó gbà wá là kúrò nínú ìbínú nípasẹ̀ rẹ̀. Ó sọ wípé a dá wa láre. Bí a bá wà lábẹ́ ẹbí, a wà lábẹ́ ìdájọ́ Ọlọ́run. Bí a bá wà lábẹ́ ẹbí, a jẹ́ ẹni tí ó ń retí ìbínú gbégbóná Ọlọ́run. Ṣùgbọ́n bí a bá wá sọ̀dọ̀ Ọlọ́run, tí a sì sọ fún Ọlọ́run wípé a ń fẹ́ ìdáláre nípa ẹ̀jẹ̀ rẹ̀, bí a bá ti ń wẹ ọkàn rẹ nù pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristì, lójú kan náà ni ìdáláre yóò wá. Èyí ni Bíbélì ṣe ń sọ fún wa wípé ǹjẹ́ ẹbí kò sí nísinsìnyí fún àwọn tí ó wà nínú Kristì Jésù, kìí ṣe fún àwọn tí ń róbọ. Ẹ̀bí wà fún àwọn tí ń róbọ. Ẹ̀bí wà fún àwọn tí ó rò wípé wọ́n lè lọ sí ọ̀run nípa fífi owó fún àwọn alágbe. Ẹ̀bí wà fún àwọn tí wọ́n ròyìn pé nípa iṣẹ́ rere ara wọn tàbí iṣẹ́ ọwọ́ wọn, wọ́n lè ṣe ara wọn pé láti wá ojú Ọlọ́run. Ṣùgbọ́n ẹ̀bí kò sí nísinsìnyí fún àwọn tí ó wà nínú Kristì Jésù, àwọn tí kò rìn nípa ti ara bí kò ṣe nípa ti ẹ̀mí. Èyí ń sọ ìdáǹde ìdáláre tí ó wà fún àwọn tí a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristì wẹ̀nà mọ́, àwọn tí a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristì bá làjà pẹ̀lú Ọlọ́run. Nípa ẹ̀jẹ̀ kan náà, ìkẹfà ni ó ń fún wa ní ìwẹ̀nà mọ́ ojoojúmọ́. Jọ́hánù kínní orí kínní ẹsẹ̀ ìkeje. Ṣùgbọ́n bí àwa bá rìn nínú ìmọ́lẹ̀, bí ohun ti ń bẹ nínú ìmọ́lẹ̀, àwa ní ìdàpọ̀ pẹ̀lú ara wa. Ẹ̀jẹ̀ Jésù Kristì ọmọ rẹ̀ ní wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Ó wí pé bí àwa bá rìn nínú ìmọ́lẹ̀, ohun tí a pè ní ìmọ́lẹ̀ ni ìrìn Jésù Kristì tí ó tọ̀ wá wá. Ohun tí Ọlọ́run sọ fún wa wípé Ọlọ́run kò ní inú dídùn sí ẹbọ tàbí yálà ẹbọ sísun tàbí ẹbọ mìíràn. Ìmọ́lẹ̀ ni wípé nísinsìnyí Jésù ti kú fún wa ní orí igi àgbélébò. Bí a bá tọ̀ wá, bí a bá ké pè, bí a bá sì fi ìgbàgbọ́ wa sí ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀ fún wa, èyí jẹ́ wípé a rìn nínú ìmọ́lẹ̀. Bí a bá wo ọ̀rọ̀ Ọlọ́run tí ó ń tan ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà wa, tí a sì ń rìn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run tí a ń bèrè orí ọ̀fẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé a fẹ́ gbé, a fẹ́ rìn gẹ́gẹ́ bí ó ti là sílẹ̀ nínú ìwé mímọ́, èyí jẹ́ wípé a ń rìn nínú ìmọ́lẹ̀. Bí a bá fẹ́ ṣe ìpinnu tàbí a fẹ́ gbé ìgbésẹ̀ tàbí a fẹ́ ṣe iṣẹ́ tàbí a fẹ́ dáwọ́lé okòwò kan, a sì ń bèrè wípé kí ni ọ̀rọ̀ Ọlọ́run ti wí, nítorí pé a fẹ́ ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Èyí jẹ́ wípé a ń rìn nínú ìmọ́lẹ̀. Ó wá ń sọ fún wa wípé bí a bá jẹ́ ẹni tí ó rìn nínú ìmọ́lẹ̀ bẹ́ẹ̀, wípé ẹ̀jẹ̀ Jésù Kristì ọmọ Ọlọ́run ní wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Ayé tí a wà yìí jẹ́ ayé tí ó lè rí,
aye ti yo si ma mu iri tabi idoti ba wa nipa ti emi bi ki ba se wo pe ani eje Jesu Christi ti o nwe wa nu ti o nwe wa mo ni igba gbogbo ni ojojumo ki o le sese fun wa lati pa ara wa mo kuro ninu awon ohun ti o wa ninu aye ikeje eje yi kan na ni npo ani igboya lati wa si odo Olorun ati lati gbadura ati lati di ileri Olorun mu nitori pe ni gba gbogbo ti a ba wa si waju Olorun a wa nitori iwenu mo ti a ti ni nipa eje Jesu Christi ninu Heberu ori kewa Heberu ori kewa lati ese kokandinlogun ara nje bi ati ni igboya lati wo inu ibi mimo nipasẹ Jesu ani igboya lati wo ibi mimo nipa eje Jesu ohun ti an so fun ni yi ni pe awon mo Israeli ko si enikeni ti o ni anfani lati wo ibi mimo lo nitori pe eni ti o ba wo ibi mimo lo lese kese ni iku yo deba nitori ko si eni ti o mo to be eni ti agba laaye to be lati wa si ibi mimo tabi ibi mimo julo sugbon ni igba ti Jesu Christi ti de ni aso ikele ti o wa ni temple le ati paya eyi je wi pe enikeni ti o ba fe tolorun wa nisisin yi bi o ba wa pelu eje Jesu Christi igbagbo ninu eje Jesu Christi yo je ki o le wo ibi mimo lo oni o fi so wi pe ara awon ti an pe ni ara ni awon ti a ti fe eje Jesu wenu awon ti a pe ni ara ni awon ti o ti ko ese won sile awon ti won ti di arakunrin tabi arabirin ninu Olowa awon ti won gbe igbese aye otun o wa nso fun awe pe nje bi ati ni igboya lati wo inu ibi mimo nipa bawo nipa ise owo wa ni tabi nipa ododo ti wa tabi nipa ohun ti a ti se tabi yala ase si Olorun tabi ase si awon eniyan o nso fun awe pe nipase eje Jesu Christi ni kan soso ni a fi le wo ibi mimo lo nitori be je ki o yi owe pe nigba ti o ba ni igbagbo ninu eje Jesu Christi ti a ta sile fun ni ori igi agbelebo nigba na ni yo le se se fun o lati le ni igboya lati wo ibi mimo lo lati wa si odo Olorun ikejo o fun wa ni isegun eje yi kan na ni o so wa di asegun asegun lori ese asegun lori iku asegun lori awon emi esu asegun lori aisan pelu o so wa di oba o si je ki oro wa ki o ni agbara nitori pe igba ti a ti we wa nu ni eje Jesu Christi yi ni o ti so wa di oba bi a ba duro lati gbadura agbadura gege bi oba bi a ba duro lati soro a soro gege bi oba bi a ba duro lati pase a pase gege bi oba nitori pe ise ti eje Jesu Christi ti o ti se ni igbese aye wa eje ki a wo ifihan ori kini lati ese karun si ese kefa ati lati odo Jesu Christi eleri olooto akobi ninu awon oko ati alase awon oba aye eni ti o fe wa ti o si we wa ninu eje re kuro ninu ese wa bi si daradara o fe wa o si we wa ninu eje re omi ninu igo tabi nibikibi ko le wo ese re nu omi nibikibi yala abo leti okun tabi enikeni gbadura si ko le wo ese re nu o so fun awe pe eni ti o fe wa ti o si we wa ninu eje re kuro ninu ese wa lese kese ti a ti we wa kuro ninu ese wa ni ese kefa nso fun awe pe ti o si ti fi wa je oba o fi wa je oba ati alufaa fun Olorun ati baba re ti re li ogo ati ijoba lai ati lai lai ifihan ori kejila ese ikokanla won si segun re eyi so fun aye pe won segun dragoni na won segun isu satani eni ti o je ota fun o ati ota mu gbogbo aye o ni won si segun re nitori eje odo agutan na ati nitori oro eri won won ko si feran emi won ani titi de iku
Àwọn nǹkan wọ̀nyí ni ẹ̀jẹ̀ Jésù Kristì ni ó máa ń ṣe fún wa. Pétérù ti sọ fún wa pé kò ṣeé ṣe láti rà wá padà pẹ̀lú ohun tí dìbàjẹ́ gẹ́gẹ́ bí wúrà tàbí fàdákà, ṣùgbọ́n pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristì ọmọ bíbí Ọlọ́run ni a fi rà wá padà. Ẹ̀jẹ̀ yìí ni ó fún wa ní ìràpadà, òun ni ó wẹ ẹ̀ṣẹ̀ wa nù. Òun ló mú wa súnmọ́ Ọlọ́run, àwa tí a ti jìyàn rí sí Ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀, nítorí ẹ̀ṣẹ̀ wa, ẹ̀jẹ̀ Jésù Kristì ni ó mú wa súnmọ́ tòsí. Òun ló jẹ́ kí a lè bá Ọlọ́run lájà, tí ó fún wa ní àlàáfíà láàrin àwa àti Ọlọ́run. Òun ló dá wa láre, òun ló máa ń wẹ̀ wá nù lójoojúmọ́, tí ó máa ń fún wa ní ìgboyà láti lọ sí ibi mímọ́ tàbí ibi mímọ́ jùlọ. Èyí ni ó sì sọ wá di aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀, lórí àìsàn, lórí èṣù, lórí ikú, àti lórí ohunkóhun tí èṣù tàbí àwọn ẹ̀mí èṣù tí wọ́n lè pèrò láti ṣe ní ìgbésí ayé wa lónìí. Bí a bá lè dìde dúró láti gbàdúrà, tí a sì sọ fún Ọlọ́run wípé a gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì. Bí o bá tí ní ìgbàlà ẹ̀jẹ̀ Jésù ṣe tán láti wẹ̀ ọ́nà, láti gbà ọ́ là. Bí o bá ń bèrè ìsọ̀rí mímọ́, ẹ̀jẹ̀ Jésù wà níhìn-ín tí ó lè wẹ̀ ọ́nà, tí ó lè wẹ̀ ọmọ, kí ó sì sọ di mímọ́. Bí o bá jẹ́ agbára ẹ̀mí Ọlọ́run ni o nílò, ẹ̀jẹ̀ Jésù sì wà bákan náà láti jẹ́ kí ìlérí yìí kí ó jẹ́ tirẹ̀. Bí o bá jẹ́ àìsàn ni ó wà lára rẹ, tàbí àwọn ẹ̀mí èṣù ló ń dá ọ lóró, tàbí àìní ni ó gbé ọ dè, ẹ̀jẹ̀ Jésù lè tú ìdè àti ṣẹ́kẹ́ṣẹkẹ̀ tí ó dè ọ. Bí o bá ní ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù ta sílẹ̀ nígbà tí ó kó fún ọ lórí igi àgbélébùú, ẹ jẹ́ kí á la ẹnu wa gbòòrò láti sọ fún Ọlọ́run wípé a ní ìgbàgbọ́ nínú Ọlọ́run, a ní ìgbàgbọ́ nínú Ọlọ́run, a gbàgbọ́ wípé ó ṣeé ṣe fún láti dá wa sílẹ̀, láti dá wa láre, láti fún wa ní àlàáfíà, láti wẹ̀ wá nù, láti wẹ̀ wá mọ́, láti fún wa ní ìgbàlà tòótọ́, láti jẹ́ kí a jẹ́ aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀, aṣẹ́gun lórí àìṣedédé gbogbo, aṣẹ́gun tí ó lè gbé ìgbésí ayé tí ó wu Ọlọ́run, képe Ọlọ́run. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ti ta sílẹ̀ fún ọ.

bi o ba je wo sere ti o si ko sile o daju wi pe olorun yo dariji o bi o ba gbagbo ninu eje jesu christ ti o ta sile fun o eje wore tabi eje oboko tabi eje agutan tabi eje adiye tabi eje yele tabi eje tolotolo koni la ri ko se seye bi eni waju olorun mo sugbon eje jesu christi ni o wa fun o lati le ni idariji lati le ni dande lati le ni igbala asa logbe nitori ase dede wa apa lara nitori ase dede wa ina alafia wa nbe lara re nipa ina re le mu wa lara da idande wa lowo olorun je wa won esere ki o se kon won sile ki anu olorun ati ori ofe re ki o le je ti re ni oruko jesu christ oluwa wa ni oruko jesu christ oluwa wa olorun alaanu adupe lowo yin adupe wipe ni akoko ti o wo ni akoko ti o ye eran jesu christi lati wa ko fun wa awa ni o se ni ari awa elese sugbon nitori wipe e ko fe ki a se gbe ninu ese e ti ran jesu christi lati ku ni ori igi agbelebo olorun alaanu abebe wipe awon miran ti won wa ni bi loni ti won ko ti ni igbala ti idande okan won ti a ko ti koruko won sinu iwe iye lorun ti won ru ebi ese won kaakiri ti eru ese won wo lorun a n bebe wipe loni eru ese won yi won o so kale ni ese agberebu ni oruko jesu awon ti o je wipe ese wa ni gbogbo ohun ti won dawole nipa iru okan won nipa oro enu won nipa irin ese won nipa isesi won nipa igbeyawo iloko laya won ni ohun gbogbo ti won se sugbon ti won bebe loni wipe eje ti jesu ta se ni ori igi agbelebo yo wo ese won nu yo mu ese won kuro a n be yin wipe gbogbo asedede gbogbo irekoja gbogbo ese patapata e mu kuro ni oruko jesu awon ti won ni idalebi okan awon ti won sunkunrin kaakiri awon ti o je wipe nitori ese won won ko le ni itesiwaju a n bebe wipe awon ese won yi awon idalebi won yi e mu kuro ni oruko jesu pelu eje jesu ewe okan won mo pelu eje jesu e gba won la pelu eje jesu e koruko won si iwe iye lorun e sanu fun won adupe ipo e ti gbo ni oruko jesu christ oluwa wa eje ki a wa ni idide duro sibe ki a si idije wa eni ti o ti lo si ile iwosan ti oluse awon onisegun so fun ye pe o ni arun jeran jeegun ti a n pe ni cancer mo fe ki o gbe owo re soke ki n le gbadura fun o olorun alaanu adupe wipe ko so ohun to sore fun lati se nitori wipe fun olorun o wa ohun gbogbo ni sise a n bebe wipe eni yi ti a ti so fun ni ile iwosan wipe o ni arun cancer lara a n bebe wipe arun yi patapata yóò kúrò ní àgọ ara rẹ ní orúkọ jésù a n bẹbẹ pé ẹjẹ jésù ti a ta sí ẹ ní orí òkè àgbélébò ní orí igi àgbélébò yóò mú gbogbo àwọn àrùn wọn kúrò pátápátá ní orúkọ jésù adúpẹ́ pẹ́ ti gbọ́ ní orúkọ jésù kristi olúwa wa ǹjẹ́ mo ń bèrè fún ọkùnrin tí ó ní àrùn àtọ̀sí lára bí o bá wà níbẹ̀ jọ gbé ọwọ́ rẹ sókè kí a lè gbàdúrà fún ọ fún ìdásílẹ̀ àti fún ìwòsàn ọlọ́run aláàánú abẹ̀yìn wípé ẹ fọwọ́lé àìsàn yìí ẹ mú o kúrò pẹ̀lú agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ jésù kristi
ambe yin wo pe ke da eni yi sile ni oruko Jesu emu larada eje ki ogo olorun ki o farahan ni igbesi aye re ki ara dida sasa ki o le je ti re adupe wo pe e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa enikan ni yin ti o ni isoro lati kese jari ni gbogbo idawole re ti o je wipe igba gbogbo ni o fi ma ni ijakole ni ohunkohun ti o dawole mo npe ri iru eni be lati gbe owo soke kin le gbadura fun o olorun alaanu adupe lowo yin a mo wipe bi a ba to yin wa ase ri aseti aini yo pora ni igbesi aye wa je mo bebe fun awon wonyi ti o gbe owo won soke nitori ijakole ti won ni nitori ohun ti o ti ko sese fun won lati kese jai ni dawole won a nbe yin wo pe ke da won sile gbogbo egun gbogbo ohun ti awon eni aye ti fi si won lara to ti fi si idile won lara e yo won kuro ni oruko Jesu adupe ipo e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa enikan ti aye ti de ni igbekun ti o dabi eni wo pe aisan ni ojojumo bi o tin kuro lori kan ni o n bo sori imiran bi o ba ni owo die lowo nkan won ya tun wa si igbesi aye re lati le ko gbowo lo gba ti owo ba tan adabi eni pe aisan ti tan gba ti owo ba de aisan atun de nitori egun ti o wa ni igbesi aye ru eni be bi o ba je ewo ni mo n se apejuwe re mo fe ki o gbe owo re soke ki n le gbadura fun o Olorun alaanu alagbara adupe wipe bi a ba to yin wa e o nu omi je wa nu kuro je mo bebe wipe gbogbo aseti gbogbo aisan ati gbogbo egun ti a ti fi si eni yi lara e mu kuro ni oruko Jesu mo gbagbo wipe lese kese ti a n gbadura nisisin yi wipe e n se ise irapada yi e n se ise imularada yi e da sile ni oruko Jesu gbogbo awon emi ibi gbogbo awon ti o ti gegun fun gbogbo awon majele ti a ti fi si igba tabi okowo re gbogbo re patapata a mu won kuro ni oruko Jesu adupe pe e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa enikan wa nihin ti o ni ori fifo ti o le ponran ti o si soro fun lati ni idasile bi eni iba ti ni ori fifo yi ni omi ma n jade loju re ni o ma dabi eni pe ati eti ati gbogbo ori patapata ni o dabi eni pe atalofa bi o ba je ewo ni iru eni be a n fe ki o nawo soke ki olorun ki o le da o sile olorun alaanu a n wo yin loniyi nitori wipe a mo wipe ooto ni ileri yin ko si si ko sese ni inu iwe yin a n beyin wipe ori fifo yi ati awon nkan ti o wa nbe pelu agbara olorun pelu agbara ti o wa ninu eje Jesu Kristi mo le won jade ni oruko Jesu emu larada adupe pe e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa obirin ti o wa ninu oyin ojo pipe bi o ba gbe owo soke nisisin yi idasile ti de fun o obirin ti o wa ninu oyin ojo pipe bi gbe owo kan si oke ki o fi owo miran owo keji le ikun re ki o se gbagbo wipe gege bi mo ti gbadura fun o nisisin yi o wa lati wa jeri ohun ti olorun se fun o baba wa ti n be le orun olorun alagbara olorun ti ki kuna olorun ti ileri re ki ta se awa sodo yin nisisin a n gbagbo wipe gbogbo ohun ti won ti de mo obirin lara e o tu sile ni oruko Jesu gbogbo okun ede sekeseke ti satani fi de patapata mo ja won ni oruko Jesu gbogbo awon emi buburu ti o wa ninu ile won ti o wa ni arowoto won ti o yi ile re ka ti o ma n tele kaakiri pelu agbara ti o wa ninu eje Jesu mo le yin kuro ni oruko Jesu e ti o sile e je ki o bimo layo ati lalaafia
ki o le wa jeri ise rere ti olorun se lara re ni oruko jesu christ oluwa wa eni kan ti ara man ta o da bi ara tita o da bi eni pe ara tita na ko gbogun bi o ba wa nibe nawo re soke kin le gbadura fun o olorun alaanu adupe wi pe ohun gbogbo ni sise fun yin ara tita yi momo okoro gbogbo pe ayinra momo okoro gbogbo nkan ti o dabi eni pe ko gbogun ale won jade ni oruko jesu adupe wi pe e ti gbo ni oruko jesu christ oluwa wa iwo ti o dabi eni pe igbese wo olorun o si nsaka akiri nitori opolopo awon ti o je lowo o si nbebe wi pe bi olorun ba le pese fun o o fe san awon igbese ti o wa lorun re bi o ba nawo soke ipese olorun ni kikun yo je ti re oluwa wa olorun wa anwo oju yin nitori pe agbagbo wi pe ipese wa lati oke wa je mo bebe fun awon yi ti o dabi eni pe igbese wo lorun e da won sile e sanu fun won gbogbo e ti won saka akiri ti won sapamo tabi ti aya won lagara tabi ti aya won ja nitori awon ti won je ni igbese mo gbagbo mo si gbadura lati oni lo ki ipese olorun ki o wa si igbese aye won ki o wa si idile won ki o wa si ibise won ti won fi sa won igbese won yi ni oruko jesu adupe pe ti gbo ni oruko jesu christ oluwa wa ami onko ti o ba wa ni igbese aye re gege bi aisan tabi gege bi ide lati owo satani o ti mo fe ki o se ni pe ki o gbo wole ara re ki o se gbagbo wi pe nigba ti o ba nbo ni ojo bo eyi ni ni ojo alamisi ti o nbo o ma bo pelu eri olorun le enu re baba wa le orun adupe wi pe ipe to ni bokun ni e fi pe wa ipe alaafia le fi pe wa ati wa sodo yin a si nbe yin wi pe bi ati wa e ma je ki a pada le owo opo gbogbo ibi ti aisan wa e le aisan na jade gbogbo ibi ti aini wa e le aini jade gbogbo ibi ti ibanuje wa e le ibanuje jade gbogbo awon okan ti o nsare nitori wahala ti o wa ni idile won nitori wahala ti o wa ni abele a nbe yin wi pe e mu won kuro ni oruko jesu gbogbo edun okan awon eniyan yin ni asale yi e wa tan e gbo adura won e je ki won ki o le ni ayo kikun ni oruko jesu baba a nbere wi pe eni ni ti o ni idi yiyo a nbebe wi pe gbogbo re patapata ki e mu laada ni oruko jesu eyi ti o dabi eni pe inu ni o ma n lo nigba gbogbo a bebe wi pe agbara atorun wa ki o ba le nisinsiyi ki o mu kuro ni oruko jesu àwọn tí ó dàbí ẹni pọ́n máa ń ṣubú wọn máa ń dìde wọn máa ń ṣubú wọn máa ń dìde tó sì ń fẹ́ ìmúnidúró nínú ìgbàgbọ́ à ń bẹ̀bẹ̀ yìí wípé oore ọ̀fẹ́ okun agbára láti òkè wá yóò wá sí ìgbésí ayé wọn wọn ó lè gbé ìgbésí ayé onígbàgbọ́ tòótọ́ láti kẹsẹ̀ járí nínú ìwà ìgbàgbọ́ ní orúkọ jésù àwọn tí wọ́n ti ní ìgbàlà tí wọ́n bẹ̀bẹ̀ fún ìsọdimímọ́ ẹ wá sọ wọn di mímọ́ ẹ wá mú gbòǹgbò ẹ̀ṣẹ̀ kúrò ní ìgbésí ayé wọn ẹ jẹ́ kí gbogbo àwọn tí ó wà ní inú wọn tí kò bá ìfẹ́ ọlọ́run mu ẹ jẹ́ kí ó kúrò pátápátá ní orúkọ jésù àwọn tí wọ́n ti ní ìsọ̀rímọ́ tí wọ́n béèrè fún agbára ẹ̀mí ọlọ́run agbára tí ó máa mú ẹ̀rù kúrò agbára tí ó máa jẹ́ kí a lè wá sí ọ̀rọ̀ ọlọ́run agbára tí ó máa fúnni ní ìgboyà níwọ́jú àwọn ọ̀tá agbára tí a fi lè gbàdúrà agbára tí ó jẹ́ kí iná ọlọ́run kí ó máa jó ní ìgbésí ayé wa ẹ wá fún ọ ní orúkọ jésù à ń bẹ̀ yín wí pé àwọn tí wọ́n wà ní ìdílé tí ilé ń gbóná àwọn tí ọ̀nà ń nà àwọn tí ìṣẹ́ ń ṣẹ́ àwọn tí wọ́n ní wàhálà lọ́nà kan tàbí lọ́nà mìíràn à ń bẹ̀bẹ̀ wí pé àwọn wàhálà wọ̀nyí ẹ ó lé wọn jáde kúrò ní ìdílé wọn ní orúkọ jésù obìnrin nì tí ó wà níbẹ̀ tí ó dàbí ẹni wí pé ọmọ rẹ ni ó ń fa ìbànújẹ́ fún ọ tí ó bá ti jáde àti padà wálé adẹ́tì ó sì máa ń kẹ́gbẹ́kẹ́gbẹ́ ó sì máa ń rin ìrìn tí kò dára lẹ́sẹ̀ ó sì ń bà ọ́ nínú jẹ́ mo gbàdúrà nísinsìnyí pé ọwọ́ ọlọ́run yóò wà lórí ọmọ náà ẹ̀mí ọlọ́run yóò bà lé ọmọ náà à ń bẹ̀ yín wípé ọmọ yìí yóò jẹ́ ọmọ tí yóò ṣàǹfààní yóò jẹ́ ọmọ rere ní orúkọ jésù arábìnrin tí ó wà lọ́hùn-ún ní tí ó ní ọmọ kan tí ó jáde nílé tí ó ti ń wá káàkiri
o ti fi lo kaakire sugbon a ko ri omo yi lese kese mo nbebe pe ki emi olorun ki o wa omo na ri ni bi ki bi ti omo na wa nbebe pe ki omo na ki o pada wale ni oruko Jesu adupe pe ti gbo ti wa adupe pe ti sanu fun wa adupe pe awon ileri yin ti adimu loni wi pe e ti fi ase si ni oruko Jesu ni oruko Jesu Kristi Oluwa wa ki o to lo mo fe ki o dupe lowo Olorun fun ti Olorun ti se fun o so fun Olorun wi pe o gbagbo ninu eje Jesu Kristi ti ata sile fun o ati wi pe o ma tesiwaju ninu irin ati ise igbagbo re dupe wi pe ati gbo adura re dupe wi pe ati gbo adura re

0: This CLM Radio, your spiritual welfare is our concern.
1: Bisele kini ti Paul Apostle si awon ara Corinth ori ikerinla e ma le pa ife ki e si ma fi itara safere ebun ti se ti emi sugbon ke kuku le ma so tele nitori eni ti nsoro ni ede aimo ko ba eniyan soro bi ko se Olorun nitori ko si eni ti o gbo sugbon nipa ti emi ni o so ohun ijinle sugbon eni ti nso tele n ba awon eniyan soro fun imuduro ati igbiyanju ati itunu eni ti nsoro ni ede aimo n fi ese ara re mule sugbon eni ti nso tele n fi ese ijo mule sugbon ibawu mi ki gbogbo yin le ma so oniruru ede sugbon ke kuku ma so tele nitori eni ti nso tele po ju eni ti nso oniruru ede lo aya se bi o ba nse itumo ki ijo ki o le ko eko nje ni isisiyi ara bi mo ba wa si arin yin ti mo si nsoro ni ede aimo ere kini emi o je fun yin bi ko se pe mo ba n ba yin soro yala nipa isipaya tabi nipa imo tabi nipa isotele tabi nipa eko beeni pelu awon nkan ti ko ni emi ti n dun iba se fere tabi duro bi ko se pe iyato ba wa ninu ohun won a o ti se mo ohun ti fere tabi ti duro n wi nitori pe bi ohun ipe ko ba daju tani yo mura fun ogun bee si ni eyin bi ko se pe eyin ba n fi ahan yin soro ti o ye ni a o ti se mo ohun ti a n wi nitori pe eyin o soro si ofurufu o le je pe oniruuru ohun ni n be ni aye ko si si okan ti ko ni itumo nje bi emi ko mo itumo ohun naa emi o ja si alaigbede si eni ti n soro ẹni tí ń sọ̀rọ̀ yóò sì já sí aláìgbédè sí mi bẹ́ẹ̀ sì ni ẹ̀yin bí ẹ̀yin ti ní ìtara fún ẹ̀bùn ẹ̀mí ẹ máa ṣe àfẹ́rí àti máa pọ̀ sí fún ìdàgbàsókè ìjọ nítorí náà jẹ́ kí ẹni tí ń sọ̀rọ̀ ní èdè àìmọ̀ gbàdúrà kí ó lè máa ṣe ìtumọ̀ nítorí bí èmi bá ń gbàdúrà ní èdè àìmọ̀ ẹ̀mí mi ń gbàdúrà ṣùgbọ́n òye èmi jẹ́ aláìléso ǹjẹ́ kí ni rè èmi ó fi ẹ̀mí gbàdúrà èmi ó sì fi òye gbàdúrà pẹ̀lú èmi ó fi ẹ̀mí kọrin èmi ó sì fi òye kọrin pẹ̀lú bí bẹ́ẹ̀ kọ́ bí ìwọ bá súre nípa ẹ̀mí báwo ni ẹni tí ń bẹ ní ipò òpè yóò sì ṣe àmì sí ìdúpẹ́ rẹ nígbà tí kò mọ ohun tí ìwọ wí nítorí ìwọ dúpẹ́ gidigidi ní tòótọ́ ṣùgbọ́n a kò fi ẹsẹ̀ ẹnìkejì rẹ múlẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tí èmi ń fo onírúurú èdè ju gbogbo yín lọ ṣùgbọ́n mo fẹ́ kí n kúkú fi òye mi sọ ọ̀rọ̀ márùn ní ìjọ kí n lè kọ́ àwọn ẹlòmíràn pẹ̀lú ju ẹgba àrùn ọ̀rọ̀ ní èdè àìmọ̀ ara ẹ má ṣe jẹ́ ọmọdé ní òye ṣùgbọ́n ẹ jẹ́ ọmọdé ní àràn kan ṣùgbọ́n ní òye kí ẹ jẹ́ àgbà a ti kọ́ nínú òfin pé nípa àwọn aláhán mìíràn àti elétè mìíràn ni èmi ó fi bá àwọn ènìyàn yìí sọ̀rọ̀ síbẹ̀ wọn kì yóò gbọ́ tèmi ni olúwa wí nítorí náà àwọn ahán já sí àmì kan kì í ṣe fún àwọn tí ó gbàgbọ́ bí kò ṣe fún àwọn aláìgbàgbọ́ ṣùgbọ́n ìsọtẹ́lẹ̀ kì í ṣe fún àwọn tí kò gbàgbọ́ bí kò ṣe fún àwọn tí ó gbàgbọ́ ǹjẹ́ bí gbogbo ìjọba péjọ sí ibì kan tí gbogbo wọn sì ń fi èdè fọ̀ bí àwọn tí í ṣe aláìlẹ́kọ̀ọ́ àti aláìgbàgbọ́ bá wọlé wá wọn kì yóò wí pé ẹ̀yin ń ṣe wèrè ṣùgbọ́n bí gbogbo yín bá ń sọ tẹ́lẹ̀ tí ẹnìkan tí kò gbàgbọ́ tàbí tí kò ní ẹ̀kọ́ bá wọlé wá gbogbo yín ni yóò fi òye ẹ̀ṣẹ̀ yé e gbogbo yín ni yóò wádìí rẹ̀ bẹ́ẹ̀ ni a sì fi àṣírí ọkàn rẹ̀ hàn bẹ́ẹ̀ ni òun ó sì dojúbolẹ̀ yóò sì sin ọlọ́run yóò sì sọ pé nítòótọ́ ọlọ́run ń bẹ láàrin yín ǹjẹ́ ẹ á ti ṣe ara nígbà tí ẹ̀yin péjọ pọ̀ tí olúkúlùkù yín ní sáàmù kan ẹ̀kọ́ kan èdè kan ìfihàn kan ìtumọ̀ kan ẹ máa ṣe ohun gbogbo láti gbé ni ró bí ẹnìkan bá fi èdè fọ̀ kí ó jẹ́ ènìyàn méjì tàbí bí ó pọ̀ tán kí ó jẹ́ mẹ́ta àti èyí ni ọ̀kọ̀ọ̀kan sì jẹ́ kí ẹnìkan gbúfọ̀ ṣùgbọ́n bí kò bá sí ògbúfọ̀ kí ó pa ẹnu rẹ̀ mọ́ nínú ìjọ sì jẹ́ kí ó máa bá ara rẹ̀ àti ọlọ́run sọ̀rọ̀ jẹ́ kí àwọn wòlíì méjì bí mẹ́ta sọ̀rọ̀ kí àwọn ìyókù sì ṣe ìdájọ́ bí a bá sì fi ohunkóhun han ẹni tí ó jókòó níbẹ̀ jẹ́ kí ẹni ìṣáájú dákẹ́ gbogbo yín lè máa sọ tẹ́lẹ̀ ní ọ̀kọ̀ọ̀kan kí gbogbo yín lè máa kọ́ ẹ̀kọ́ kí a lè tu gbogbo yín ní inú ẹ̀mí àwọn wòlíì a sì máa tẹríba fún àwọn wòlíì nítorí ọlọ́run kì í ṣe ọlọ́run ohun rúdurùdu ṣùgbọ́n ti àlàáfíà gẹ́gẹ́ bí ó ti jẹ́ nínú gbogbo ìjọ ènìyàn mímọ́ jẹ́ kí àwọn obìnrin yín dákẹ́ nínú ìjọ nítorí a kò fi fún wọn láti sọ̀rọ̀ ṣùgbọ́n jẹ́ kí wọ́n wà lábẹ́ ìtẹríba gẹ́gẹ́ bí òfin pẹ̀lú ti wí bí wọ́n bá sì fẹ́ kọ ohunkóhun kí wọn kí ó béèrè lọ́wọ́ ọkọ wọn ní ilé nítorí ohun ìtìjú ni fún àwọn obìnrin láti máa sọ̀rọ̀ nínú ìjọ kí ni lọ́dọ̀ yín ni ọ̀rọ̀ ọlọ́run ti jáde ni tàbí ẹ̀yin nìkan ni ó tọ̀ wá bí ẹnikẹ́ni bá ro ara rẹ̀ pé òun jẹ́ wòlíì tàbí òun jẹ́ ẹni tí ó ní ẹ̀mí jẹ́ kí nǹkan wọ̀nyí tí mo kọ sí yín kí ó yé e dájú pé òfin olúwa ni wọ́n ṣùgbọ́n bí ẹnìkan bá jẹ́ òpè ẹ jẹ́ kí ó jẹ́ òpè nítorí náà ara ẹ máa fi ìtara ṣàfẹ́rí láti sọ tẹ́lẹ̀ kí ẹ má sì ṣe dánilẹ́kun láti fi èdè fọ̀ ẹ máa ṣe ohun gbogbo tẹ̀yẹtẹ̀yẹ àti lẹ́sẹlẹ́sẹ.
2: Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ fún ìrètí tí ẹ fún gbogbo àwọn onígbàgbọ́ wípé lọjọ kan ipe yo dun a o si gbe awon ayan fe soke a mu okuro ninu aye aye ese ti a wa nisisiyi a o si ma ba Jesu gbe a o ri lojukoju a o si le ba soro lojukoju baba fun iru ireti ti o ni ogo bi eyi a nbebe we pe ko si enikeni ninu wa yala nipa ijafara tabi nipa ifaseyin tabi nipa ese koko ko si enikan ninu wa ti yo padanu iru ireti ologo bayi ni oruko Jesu amen amo we pe igba na nku ferefe asimo wipe ki yo pe te o fi si wa lowo lati wa shiro ati lati wa jihin ohun ti ati se ninu ara an bebe wipe yala loro ni tabi losan tabi lale ni igba ki igba ipe de ba wa lenu ise ni tabi ninu ile isi tabi nibi kibi ti o ti le de ba wa a nbebe wi pe ki o ma de ba gege bi alafara amen o sese pe o je ojo ti enikan ti se wa o sese ko si je ojo ti inu wa ndun o sese ko je ojo jije mimu abi ojo ti o ku die ki nkan to a nbebe wi pe ni igba ki igba ni akoko ki akoko iru ipo kipo ti a le wa a nbebe wi pe ki eje Jesu ki o se wa ni eni to mura sile amen e ma se je ki a padanu iru ipe ti e fi pe wa ti a si fi sumo odo yin a nbebe wi pe ni iru ojo yi ti a o se wa logo e ma je ki a gbagbe sun koja ire wa bi a si se n wo oro re nisisiyi ko oro yi si tabili okan wa ki a ma seso lori re ki oro yi ki o si ma seso lori wa se wa pe ki o si se wa ye ki a si je alaba pin pelu awon eniyan mimo adupe po ti gbo iruko Jesu Kristi Oluwa wa a n se ayewo ninu oro olorun nipa ohun ti a ti ko lorin eyi ti a si ti fi igba pupo ronu nipase re eyi ti awon onigbagbo ti won reti pe bi a se je onigbagbo ajagun nisisiyi ki olorun ki o se wa ni olori ire lati je onigbagbo asegun ni ojo na eyi ni ireti gbogbo awon eniyan olorun ati awon onigbagbo lati igba ti igbagbo ti ihin rere ti o ti tẹ won lọwọ Jesu so nkan nipa ipadabo re awon aposteli pelu won ko si mu enu kuro ni oro kan yi wi pe ki onigbagbo ki o ma mura sile nitori pe Oluwa wa ti o je olugbala loni ti yo je oludajo ni akoko to nbo wi pe Oluwa wa yi ki o jafara bi o ti le je wi pe awon eyan ka si ijafara wi pe o pe ti won tin wi pe o nbo ko si de ṣùgbọ́n ìkìlọ̀ púpọ̀ wà fún wa wípé a kò gbọdọ̀ sùn, a kò gbọdọ̀ jáfara, a ní láti wà ní ìmúra sílẹ̀ wípé a ń retí Olúwa wa, nítorí ó pẹ́ ó yá ni Jésù ń bọ̀. Àwọn áńgẹ́lì pàápàá wọ́n sọ nípa bíbọ̀ rẹ̀, bẹ́ẹ̀ ni àwọn wòlíì ti ìgbà láéláé wọn kò ṣàì mẹ́nuba irú àkókò tí a fẹ́ mẹ́nuba ní ìrọ̀lẹ́ yìí, gbà tí Ọlọ́run tún ṣí Jòhánù lójú tí ó rí ìfihàn ohun tí ń bọ̀ wá. Ó tún jẹ́ kí ó di mímọ̀ fún wa wípé Jésù ń bọ̀. A ó bẹ̀rẹ̀ láti ìlérí àti àsọtẹ́lẹ̀ tí Jésù Kristì tó ṣe fún wa, tí a sì fi pamọ́ fún wa, tí ó wà nínú ọ̀rọ̀ Ọlọ́run Jòhánù orí ìkẹrìnlá, à ń kà á láti ẹsẹ̀ ìkíní. Ẹ má ṣe jẹ́ kí ọkàn yín dàrú, ẹ gba Ọlọ́run gbọ́, ẹ gbà mí gbọ́ pẹ̀lú. Nínú ilé bàbá mi, nínú ilé bàbá ni ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ni ó wà. Ìbá má ṣe bẹ́ẹ̀, èmi ìbá ti sọ fún yín, nítorí èmi ń lọ ìpèsè àyè sílẹ̀ fún yín. Bí mo bá sì lọ ìpèsè àyè sílẹ̀ fún yín, èmi ó tún padà wá. Èmi ó tún padà wá. Èmi ó sì mú yín lọ sọ́dọ̀ ara èmi tìkára mi, pé níbi tí èmi gbé wà, kí ẹ̀yin lè wà níbẹ̀ pẹ̀lú. Nínú àsọtẹ́lẹ̀ yìí tí Jésù Kristì, òtítọ́ ọ̀nà àti iyè, ẹni tí a kò rí irọ́ tàbí èké lẹ́nu rẹ̀ nígbà kankan rí, ẹni tí ó mọ òpin láti ìbẹ̀rẹ̀, ẹni tí ó mọ ohun tó ń bọ̀ lọ́jọ́ iwájú, ni ó ń sọ àsọtẹ́lẹ̀ tí kò lè yí padà, tí kò lè yẹ̀ fún wa wípé òun bọ̀. Àwọn tí ó ń sọ fún ní ìgbàanì, òye kò yé wọn wípé ó ń lọ, ṣùgbọ́n bí ó ti ń sọ fún wọn wípé òun lọ, bẹ́ẹ̀ ni ó tún tẹ̀ mọ́ wọn létí wípé bí òun bá lọ, òun tún padà bọ̀. Nítorí wípé wọ́n ti gbọ́ àlàyé lórí wípé ó ń lọ, bí ó tilẹ̀ ṣe wípé kò yé wọn dáradára, ọkàn wọn dàrú. Ó wá ń sọ fún wọn wípé bí wọn kò bá gbé ìgbésí ayé ẹni tí kò ní ìrètí, kò yẹ kí ọkàn wọn dàrú. Bí kì í bá ṣe wípé kí a jẹ, kí a mu, kí a kú, nítorí a kò mọ tí ó ń bọ̀ lé ọ̀la, kò yẹ kí ọkàn wọn kí ó dàrú. Bí ìrètí wọn, bí ò bá sí nínú ohun àfọwọ́bà fílẹ̀ tí ó wà nínú ayé, gẹ́gẹ́ bí ohun ìní tàbí dúkìá, pé bí ò bá jẹ́ pé gbogbo ìrètí wọn ohun ìgbà ẹṣinṣin yìí ló wà, kò yẹ kí ọkàn wọn kí ó dàrú. Nítorí bí a bá ti bí ẹnikẹ́ni sínú ayé àbí sínú wàhálà àbí sínú kó máa lọ kó máa bọ̀, kó máa fa nǹkan kí wọ́n lè tóra wọn, ó sì ṣeé ṣe fún ẹlòmíràn títí ọjọ́ ayé rẹ̀ yóò fi dópin kó fà á kó má tóra wọn. Ẹni tó bá sì ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀, tó ṣe wàhálà, tí ò sí èrè, tó wa ilé láti gbé ṣùgbọ́n tí ò sí ibi ìsinmi, tó ṣiṣẹ́ ṣùgbọ́n tí ò dàbí ẹni wípé àkójọ wà, ti o gba eyan ti o gbianju pupo lati je igbadun ti o ni sugbon akoko ti iba gbadun re ni afefe iji aye o gba won lo idaru okan ati iporuru okan o ma nwa sugbon Jesu Christi ti o mo wi pe bi ati igbadun aye na akoko ti a ni ninu aye iwonba adorin odun ti a ni lo won o to nkan eni ti o si je eni agba igbani ti o ti wa lati aye raye ti o si mo idi won adorin odun wi pe bi kikan omi lori ninu omi okun o dabi igba ti a ba seju lekan

0: kò ní lè rí Ọlọ́run ní ìkẹyìn nítorí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí a bẹ̀rù kí a rí wípé bí a ti fún wa ní ìlérí àti wọ inú ìsinmi rẹ̀ wípé ẹnikẹ́ni nínú wa kò pàdánù iyì àìnípẹ̀kun àti àǹfààní láti bá Jésù jọba ní ìkẹyìn. Ẹ jẹ́ kí a dìde dúró, kí a gbàdúrà, kí a sọ fún Ọlọ́run wípé èyí tí a ti fi lé wa lọ́wọ́ gẹ́gẹ́ bí Jésù olùgbàlà, èyí tí a ti fi lé wa lọ́wọ́ Jésù ẹni tí sọ ní di mímọ́, èyí tí a ti fi lé wa lọ́wọ́ Jésù Kristi ẹni tí yóò fún wa ní agbára ẹ̀mí mímọ́ àti ẹni tí ó ń darí wa tí ó jẹ́ ilẹ̀kùn sí ayérayé sí ọ̀dọ̀ Ọlọ́run wípé a ó dì í mú ṣinṣin títí di ọjọ́ ìkẹyìn. A kò ní jẹ́ kí ẹnikẹ́ni kí ó fi ẹ̀kọ́ èké kí ó fi tàn wá jẹ tàbí kí ó fi gbá wa kúrò lọ́dọ̀ Ọlọ́run. Dìde dúró, kí o díjú rẹ, kí o sì gbàdúrà sí Ọlọ́run kí o rí wípé o pa ìgbàgbọ́ tòótọ́ mọ́. Bí o kò bá tí ní ìgbàlà, èyí ni ohun àkọ́kọ́ tí o ní láti ṣe. O ní láti sọ fún Ọlọ́run wípé o fẹ́ ní ìgbàlà. Bí o kò bá tí ní ìsọdimímọ́, ó yẹ kí o sọ fún Ọlọ́run bí o bá ní ìdánilójú pé o ti ní ìgbàlà wípé o fẹ́ ní ìsọdimímọ́ tí a fi fọ ọkàn rẹ mọ́ tí o sì funfun láúláú bí òjò dídì. Bí o bá sì mọ̀ wípé o ti ní agbára, o ti ní ìsọdimímọ́, ó yẹ kí o gbàdúrà kí a lè fún ọ ní agbára ẹ̀mí mímọ́ kí o rí wípé ẹ̀kọ́ ìhìn rere tí a ti fi lé ọ lọ́wọ́ ó dì í mú títí a ó fi rí Jésù Olúwa àti Olùgbàlà wa.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Bi abari enikeni ti o ni ibere ani anfani lati fi han nipa gbegbe owo wa soke laarin awon odo se ani ibere arakunrin ti o nawo soke ni
3: ekaro sir
2: ekaro
3: ni ozo ya ko wa nipa asotele nipa idajo awon lai sirudo gege bi christian mo fe bere nitori pe o ma je nkan to ma fun mi ni poru nigba mi to je ke abagbase nigba ta bagbase gege bi ise wa ma fun wa ni wahala gidigan ise refrigerator air condition no ma fun wa wahala gidigan te bi pe to ba di pe ati ise en ton ni shop to je pe ise ide en sise dada igba ta ba gbe lo si lawon customer ise yi ko to ba ri be ko ni sise to je pe awon ise o de ma fun wa wahala gan gidi to je pe atemo oran ta le ba se awon ise yi won an bere nitori pe igba mi gan tori wahala yi a ma n fi owo le awon materials ta ma n ra yen a ma n fowo le to bi pe to ba di pe wa ni problem leyin yen a lo gbe ise yen awon sese lo se owo ti a gba yen a fi lo sise yen so ibe yen o ye mi mu o te ba le ran mi lowo ke to wa bi a se le ma sise yen to je pe ko fi ni a fi le ma se ododo ninu awon ise ti a n se yi.
2: Báwo ni ìbéèrè tí ẹ ń béèrè báwo ló ṣe jẹ mọ ohun tí a kọ lónìí?
3: Ẹhun tó fi jẹ mọ ohun tí a kọ lónìí nínú ìwé Abákúkùn orí kejì yẹn tá a bá wo ẹsẹ̀ kẹsàn-án yẹn ní ẹsẹ̀ kẹsàn-án. Oní ègbé ni fún àwọn ẹni tí ń jẹ èrè àjẹkújẹ sí ilé rẹ̀ kí ó bà lè gba ìtẹ́ rẹ̀ kí ibi gíga kí ó lè bá gbà á sílẹ̀ kúrò lọ́wọ́ ibi. So ibi tí mo ti mú bèrè mi jáde ni pé èrè àjẹkújẹ yẹn tó yẹ pé àwa ń ṣiṣẹ́ bá ṣe ń ṣiṣẹ́ yẹn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run wọ́n sọ fún wa pé a ní láti máa ṣòótọ́ ṣùgbọ́n ibi èrè àjẹkújẹ yẹn gẹ́gẹ́ bí iṣẹ́ wáwó yẹn fún wọn wàhálà a máa ń fi owó le débi pé tígbà tíṣẹ́ yẹn bá ní wàhálà tán so owó tí a fi lé yẹn a fi máa yanjú iṣẹ́ yẹn so ibẹ̀ yẹn kò yé mi pẹ̀lú ibi tí mo kà yìí.
2: Ẹ ṣe púpọ̀. Nínú Abákúkùn orí kejì ẹsẹ̀ ìkẹsàn-án ègbé ni fún ẹni tí ń jẹ èrè ìjẹkújẹ sí ilé rẹ̀ kí o lè bá gbé ìtẹ́ rẹ̀ ka ibi gíga kí o lè bá gbà á sílẹ̀ kúrò lọ́wọ́ ibi. Ohun tí a ń sọ níhìn-ín ni àwọn tí ó fi owó tó pọ̀ jù owó gọbọi lé ohun iṣẹ́ tí wọ́n ń ṣe tó jẹ́ wípé èrè tí wọ́n ń jẹ ó kọjá iṣẹ́ tí wọ́n ń ṣe. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ kí ó yé wa wípé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n ń rí àwọn ẹlòmíràn jẹ láti gba owó ọwọ́ wọn.

0: ṣùgbọ́n iṣẹ́ tí wọ́n ń ṣe fún wọn kò tó owó tí wọ́n ń gbà lọ́wọ́ wọn. Ó sọ fún wa wípé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ di olówó òjijì, wọ́n fẹ́ di olówó lọ́sàn kan òru kan, ó ní ìdájọ́ Ọlọ́run ó wà lórí àwọn ènìyàn bẹ́ẹ̀. Bí o bá wo òwe orí ìkọkànlá ẹsẹ̀ ìkíní, òwe orí ìkọkànlá ẹsẹ̀ ìkíní, òṣùwọ̀n èké ìríra ni lójú Olúwa, ṣùgbọ́n òṣùwọ̀n òtítọ́ ni dídùn inú rẹ̀. Bí a bá ń fẹ́ ṣe iṣẹ́, ó yẹ kí a jẹ́ ẹni tí ó ń ṣe iṣẹ́ wa pẹ̀lú ọgbọ́n, pẹ̀lú ètò, pẹ̀lú ìmòye lórí ohun tí a ń ṣe. Bí o bá rí i wípé o fẹ́ tún ẹ̀rọ ṣe, ó sì mọ̀ wípé ohun tó rà, bí o bá jẹ́ ojúlówó irinṣẹ́, tó rà láti fi dípò àwọn nǹkan tó bàjẹ́ nínú ẹ̀rọ, ṣé o mọ̀ wípé àwọn àyídáyidà, àwọn páńdà, wọ́n pọ̀ nígboro? Bí o bá jẹ́ wípé ojúlówó ló fẹ́ rà, ó mọ̀ wípé oye tí ó ra ojúlówó yìí ó yàtọ̀ sí àwọn ìdá, àwọn nǹkan tí wọ́n ti dà. Nítorí bẹ́ẹ̀, ó fi owó tí ó yẹ lórí iṣẹ́ tó ń ṣe kí ó ba lè ní èrè, nítorí wípé ẹni tó ń ṣiṣẹ́ ó fẹ́ jèrè. A ò sọ wípé kí a má jèrè iṣẹ́ tá ń ṣe. Èrè jẹkújẹ tí a fẹ́ di olówó òjijì, òun ni Ọlọ́run sọ fún wa wípé kò tọ́. Nítorí bẹ́ẹ̀, bí o bá rí pé nínú iṣẹ́ tó ń ṣe, èrè tó ń jẹ, ó jẹ́ èrè tí ó mọ níwọ̀n, èyí ò bá wí, ìdájọ́ Ọlọ́run kò sì sí níbẹ̀. Ṣé o ti yé arákùnrin?
1: Bẹ́ẹ̀ ni, ó yé mi sá.
0: Láàárín àwa àgbà, ṣé a ní ìbéèrè? Arábìnrin, ẹ ṣe kí ẹ.
2: Ẹ káàárọ̀. Ìbéèrè mi wá láti ibi kíkà wa nípa wípé ègbé ni fún ẹni tí ó fi ohun mímu fún aládùúgbò rẹ̀, tí ó sì fi ọtí líle fún un, tí ó sì jẹ́ kí ó mu àmupara pẹ̀lú, kí ìwọ ba lè wo ìhòhò wọn. Ẹjọ́ ìbéèrè mi wá láti pé mo ní ẹni tó ń ta ọtí, ìgbàkigbà tí ń bá wàásù fún láti yí padà àti láti ṣe òwò mìíràn. Nǹkan tó máa ń fi yé mi ni wípé ṣé àwọn tó ń ṣe ọtí yẹn ṣáà ti lọ wàásù fún wọn ná? Wọ́n ti gba ìwàásù, wọn ò ṣe ọtí yẹn mọ́. Ẹjọ́ irú ọ̀rọ̀ wo mo lè bá sọ kó tó di pé ó fi ọ̀nà ìgbé yìí sílẹ̀?
0: Bíná bá jóni, jó ọmọ ẹni, tara ni là á kọ́gbọ̀n. Nítorí bẹ́ẹ̀, ohun tí a ń sọ fún ni wípé òun nílò ìgbàlà. Nítòótọ́ ni àwọn tí wọ́n ń ṣe ọtí, wọ́n nílò ìgbàlà, wọ́n sì nílò oore ọ̀fẹ́ Ọlọ́run. Ẹnì kọ̀ọ̀kan ló yẹ kó ronú pọ̀ àdà. Nítòótọ́ ni àwọn wọ̀nyẹn, wọ́n nílò ìrònú pọ̀ àdà. Òun pàápàá tí ẹ ń wàásù sí, ó yẹ kí òun náà kí ó ronú pọ̀ àdà. Ṣùgbọ́n kí ó máa dẹ́jà, kí ó máa sọ wípé bí ó bá yẹ kí n ronú pọ̀ àdà, àwọn tó ń ṣe ọtí náà ńkọ́. A ó sọ fún un wípé ìgbàlà tiẹ̀ ló jẹ ẹ́ lógún. Nítorí bẹ́ẹ̀, ẹni tí ó bá ń ṣe ibi, kí a ti sọ fún nínú ọ̀rọ̀ Ọlọ́run wípé ohun tí ó ń ṣe kò bójúmu tàbí kò dára, òun ni ó yẹ kí ó ronú pọ̀ àdà. Nítorí bẹ́ẹ̀, ohun tó yẹ kí ẹ ṣe ni wípé kí ẹ máa gbàdúrà fún, kí ẹ sì máa tẹ̀ ẹ́ mọ́ létí wípé bí ìdájọ́ yóò bá dé, yóò dé fún ẹnì kọ̀ọ̀kan, olúkúlùkù ẹnì kọ̀ọ̀kan ni yóò sì jíhìn ara rẹ̀ níwájú Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, kò yẹ fún irú ẹni bẹ́ẹ̀ kí ó máa sọ wípé nítòótọ́ mo jẹ ẹlẹ́ṣẹ̀. Àwọn mìíràn náà tí wọ́n jẹ ẹlẹ́ṣẹ̀ ńkọ́ nínú ìwé Róòmù ni a ti rí ohun tí Ọlọ́run sọ fún wa wípé ẹnì kọ̀ọ̀kan wa ni yóò jíhìn ara rẹ̀ ní iwájú Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí irú ẹni bẹ́ẹ̀ kí òun fúnra rẹ̀ kí ó ronú pọ̀ àdà. Bí ó bá sì ronú pọ̀ àdà, agbẹ̀rí Ọlọ́run jẹ́ wípé Ọlọ́run yóò dáríjì, òun pàápàá yóò ní ìgbàlà ní ẹ̀kúnrẹ́rẹ́. Bí òun bá ní ìgbàlà, òun á jẹ́ ìkan nínú àwọn tí ó jẹ alóore tàbí ajínrere tí ó ṣeéṣe kí ó lọ wàásù fún àwọn tí wọ́n ń gbé ọtí fún. Ṣùgbọ́n kí òun kí ó kọ́kọ́ gbé ìgbésẹ̀ àkọ́kọ́ kí ó ronú pọ̀ àdà. Arábìnrin, ṣó ti yé yín?
2: Ó yé mi,
0: ẹ ṣé púpọ̀. Arákùnrin tí ó wà níbẹ̀.
3: Ẹ káàárọ̀ sà.
0: Ẹ káàárọ̀.
3: Ìbéèrè mi sà ni pé nígbà tí wọ́n ń kọ́ wa ní ẹ̀kọ́ yẹn, wọ́n mẹ́nu ba nọ́ọ̀tì àti nípa bí àwọn ọmọ nọ́ọ̀tì bí wọ́n ṣe fún nọ́ọ̀tì ní ọtí mu, tí ó sì jẹ́ pé won gbe won fi ni oyun ibanoje fun baba won ere mi wa ni pe se not yi se ebi re ni abi nipa afi oro olorun ko awon omo re abi da awon omo not eni won fa gan fa nkan yi lati ibere tori pe ta ba wo not a ri pe o duro ninu aiko re ninu ba se ka lati bere a ri pe not o fi ara mo apere o gbe o nguwa gege bi o ko apere die lodo Abraham nje awon mare ni ope ko ni abi ko fi eko oro olorun ko won dile jinle debi pe won fi wuru iwa bayi
0: lot ti koja lo awon mo e ti koja lo e to wa so nsin se iyen mu won kuro ninu boya orun rere tabi orun apadi ti eni kokan wa onkon ti o wo ke a so nisinsin se o yi ipo won pada lohun arakunrin
3: rara sir
0: aha nitori be ke ma ma bere ibere ti o wo lo e to kan wa ni we pe awa ti an gbe igbesi aye wa nisinsin yi kini ohun ti o ye ke a se ki olorun fun ara re ko fun wa ni eti igbo ati aya igbase ki aju ti loti ati awon omo e ti won ti koja lo ti ayeraye nitori pe ibi ti igiba wo si ibe ni o ra si ibi ti won wa nisinsin ko si atunse fun won awa ti ani atunse lo ye ka be olorun we pe ati ri ara wa gege bi ati ri a si n bi olorun fun anu re ati fun ori ofe re ki aju ti awon ti o ti koja ki aju sile ki a kara maisi ki igbala ti wa arakunrin soye yin
3: oye mi
0: e je adede do lati gbadura nje eni kokan wa ti a ti gbo nipa idajo olorun loni ni bo la o ti lo aye raye ki a fi awon to ti koja sile ki a fi lot awon omo re tabi noah tabi awon elomiran tabi dafidi tabi abrahamu ki a fi won sile ki a ronu oro tara wa nje a ti ni igbala nje a ti kepe olowa nje a je ti olorun nje a ti ronu ko ada nje mi olorun sakoso igbesi aye wa

0: kúrò lọ́dọ̀ yín nígbà díẹ̀ bí Olúwa bá fẹ́. Ṣùgbọ́n èmi ó dúró ní Éfésù títí di Pentecost, nítorí pé ilẹ̀kùn ńlá àti àìtàsé ṣí sílẹ̀ fún mi, ọ̀pọ̀lọpọ̀ sì ni àwọn ọ̀tá tí ń bẹ. Ǹjẹ́ bí Timothy bá dé, ẹ jẹ́ kí ó wà lọ́dọ̀ yín láì bẹ̀rù, nítorí òun ń ṣe iṣẹ́ Olúwa bí èmi pẹ̀lú ti ń ṣe. Nítorí náà, kí ẹnikẹ́ni má ṣe kẹ́gàn rẹ̀, ṣùgbọ́n ẹ̀sìn jáde lọ́nà àjò ní àlàáfíà, kí òun kí ó lè tọ̀ mí wá, nítorí tí èmi ń wo ọ̀nà rẹ̀ pẹ̀lú àwọn arákùnrin. Ṣùgbọ́n ní ti Àpólò arákùnrin wa, mo bẹ̀ ẹ́ púpọ̀ kí ó tọ̀ yín wá pẹ̀lú àwọn arákùnrin, ṣùgbọ́n kì í ṣe ìfẹ́ rẹ̀ rárá láti wá ní ìsinsìnyí, ṣùgbọ́n òun ó wà nígbà tí ó bá ní àkókò tí ó wọ̀. Ẹ máa ṣọ́ra, ẹ dúró gangan ní ìgbàgbọ́, ẹ ṣe bí ọkùnrin, ẹ jẹ́ alágbára, ẹ máa fi ìfẹ́ ṣe gbogbo nǹkan yín. Ǹjẹ́ mo bẹ̀ yín ará, ẹ ṣàmọ̀ ilé Stefana pé àwọn ni àkọ́so Àkáyà, àti pé wọ́n sì ti fi ara wọn fún iṣẹ́ ìránṣẹ́ àwọn ènìyàn mímọ́. Kí ẹ̀yin kí ó tẹríba fún irú àwọn báwọn nì, àti fún olúkúlùkù olùbáṣiṣẹ́pọ̀ pẹ̀lú wa tí ó sì ń ṣe làálàá. Mo yọ̀ fún wíwá Stefana àti Fortunatu àti Àkáíkù, nítorí èyí tí ó kù nípa tiyín wọ́n ti fi kún un, nítorí tí wọ́n tu ẹ̀mí mi lára àti tiyín. Nítorí náà, ẹ máa gba irú àwọn tí ó rí bẹ́ẹ̀. Àwọn ìjọ ní Asia kí yín, Àkúílà àti Pìrìsíkìlà kí yín púpọ̀ nínú Olúwa, pẹ̀lú ìjọ tí ó wà ní ilé wọn. Gbogbo àwọn arákùnrin kí yín, ẹ fi ìfẹnukonu mímọ́ kí ara yín. Ìkíni ti èmi Pọ́ọ̀lù láti ọwọ́ èmi tìkára mi wá. Bí ẹnikẹ́ni kò bá fẹ́ Jésù Kristi Olúwa, ẹ jẹ́ kí ó di anatema maranata. Orí ọ̀fẹ́ Jésù Kristi Olúwa kí ó wà pẹ̀lú yín. Ìfẹ́ mi wà pẹ̀lú gbogbo yín nínú Kristi Jésù. Àmì. Èyí ni òpin Epístélì kíní ti Pọ́ọ̀lù Apọ́stélì sí àwọn ará Kọ́rìntì.
1: DCLM Radio, the spiritual welfare is our concern.
0: Epístélì kejì ti Pọ́ọ̀lù Apọ́stélì sí àwọn ará Kọ́rìntì, orí ìkíní. Pọ́ọ̀lù Apọ́stélì Jésù Kristì nípa ìfẹ́ Ọlọ́run àti Timotiu arákùnrin wa sí ìjọ tí ó wà ní Kọ́rìntì, pẹ̀lú gbogbo àwọn ènìyàn mímọ́ tí ó wà ní gbogbo Àkáyà. Orí ọ̀fẹ́ sí yín àti àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run Bàbá wa àti Jésù Kristì Olúwa. Olùbùkún ni Ọlọ́run àti Bàbá Jésù Kristì Olúwa wa, Bàbá ìyọnú àti Ọlọ́run ìtùnú gbogbo, ẹni tí ń tù wá nínú ní gbogbo wàhálà wa, nípa ìtùnú náà tí a fi ń tu àwa tìkara wa nínú láti ọ̀dọ̀ Ọlọ́run wa, kí àwa kí ó lè máa tu àwọn tí ó wà nínú wàhálà kí wàhálà nínú. Nítorí pé bí ìyá Kristi ti di pípọ̀ nínú wa, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ìtùnú wa di pípọ̀ pẹ̀lú nípa Kristi. Ṣùgbọ́n bí a bá sì ń pọ́n wa lójú ni, ó já sí bí ìtùnú àti ìgbàlà yín ti ń ṣiṣẹ́ ní ìfàyàrán àwọn ìyá kan náà tí àwa pẹ̀lú ń jẹ. Tàbí bí a bá ń tù wá nínú, ó já sí fún ìtùnú àti ìgbàlà yín àti ìrètí wa nípa tiyín dúró ṣinṣin. Àwa sì mọ̀ pé bí ẹ̀yin ti jẹ́ alábàápín nínú ìyá, bẹ́ẹ̀ ni ẹ̀yin jẹ́ nínú ìtùnú náà pẹ̀lú. Ara, àwa kò sáfẹ́ kí ẹ̀yin kí ó wà ní àìmọ̀ nípa wàhálà wa tí ó dé bá wa ní Asia, ní ti pé a pọ́n wa lójú gidigidi ré kọjá agbára wa, tó bẹ́ẹ̀ tí ìrètí kò tilẹ̀ sí fún ẹ̀mí wa mọ́. Ṣùgbọ́n àwa ní ìdáhùn ikú nínú ara wa, kí àwa kí ó má ṣe gbẹ́kẹ̀lé ara wa bí kò ṣe Ọlọ́run tí ń jí òkú dìde, ẹni tí ó ti gbà wá kúrò nínú ikú tí ó tóbi tó bẹ́ẹ̀ tí ó sì ń gbà wá, ẹni tí àwa gbẹ́kẹ̀ wa lé pé yóò sì máa gbà wá síbẹ̀síbẹ̀. Ẹ̀yin pẹ̀lú ń fi àdúrà yín ṣe ìrànlọ́wọ́ fún wa, pé nítorí ẹ̀bùn tí a fi fún wa láti ọwọ́ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, kí ọ̀pọ̀lọpọ̀ kí ó lè máa dúpẹ́ nítorí wa. Nítorí èyí ni ìṣògo wa, ẹ̀rí ọkàn wa pé ní ìwà mímọ́ àti òdodo Ọlọ́run, kì í ṣe nípa ọgbọ́n ara bí kò ṣe nípa oore ọ̀fẹ́ Ọlọ́run, ni àwa ń hùwà ní ayé àti sí yín ní ọ̀pọ̀lọpọ̀. Nítorí pé àwa kò kọ̀wé ohun mìíràn sí yín ju èyí tí ẹ̀yin kà lọ tàbí tí ẹ̀yin ti gbà pẹ̀lú. Mo sì gbẹ́kẹ̀lé pé ẹ̀yin ó gbà á títí dé òpin, gẹ́gẹ́ bí ẹ̀yin sì ti jẹ́wọ́ wa pẹ̀lú ní apá kan pé àwa ni ìṣògo yín, gẹ́gẹ́ bí ẹ̀yin pẹ̀lú ti jẹ́ ìṣògo wa ní ọjọ́ Jésù Olúwa. Àti nínú ìgbẹ́kẹ̀lé yìí ni mo ti ń gbèrò àti tọ̀ yín wá ní ṣáájú, kí ẹ̀yin kí ó lè ní ayọ̀ nígbà kejì, àti láti kọjá lọ́dọ̀ yín lọ sí Makedonia, àti láti tún wá sọ́dọ̀ yín láti Makedonia, àti láti mú mi láti ọ̀dọ̀ yín lọ sí Judea. Nítorí náà, nígbà tí èmi ń gbèrò bẹ́ẹ̀, èmi à ń ṣiyè méjì bí, tàbí ohun wọn ni tí mo pinnu, wọn gẹ́gẹ́ bí ti ara bí, pé kí ó jẹ́ bẹ́ẹ̀ ni, àti bẹ́ẹ̀ kọ́ lọ́dọ̀ mi. Ṣùgbọ́n bí Ọlọ́run ti jẹ́ olóòótọ́, ọ̀rọ̀ wa fún yín kì í ṣe bẹ́ẹ̀ ni, àti bẹ́ẹ̀ kọ́, nítorí pé Jésù Kristì, ọmọ Ọlọ́run, ẹni tí a ti wàásù rẹ̀ láàrin yín nípasẹ̀ wa, àní nípasẹ̀ èmi àti Sífánù àti Timotiu, kì í ṣe bẹ́ẹ̀ ni àti bẹ́ẹ̀ kọ́, ṣùgbọ́n nínú rẹ̀ ni bẹ́ẹ̀ ni. Nítorí pé bí ó ti wù kí ìlérí Ọlọ́run pọ̀ tó, nínú rẹ̀ ni bẹ́ẹ̀ ni, àti nínú rẹ̀ pẹ̀lú ni àmì sí ògo Ọlọ́run nípasẹ̀ wa. Ǹjẹ́ ní ìsinsìnyí, ẹni tí ó fi ẹsẹ̀ wa múlẹ̀ pẹ̀lú yín nínú Kristì, tí ó sì fi àmì òróró yàn wá ní Ọlọ́run, ẹni tí ó sì ti fi èdìdí dí wa pẹ̀lú, tí ó sì ti fi àkọ́so ẹ̀mí sí wa ní ọkàn, mo si pe Olorun se eleri ni okan mi pe nitori lati da yin si ni emi ko se ti wa si Corinth ki se nitori ti awa tega ba lori igbagbo yin sugbon awa je oluran lowo ayo yin nitori eyin duro nipa igbagbo. Epistle ikeji ti Paul apostle si awon ara Corinth ori ikeji sugbon mo ti pinu eyi ninu emi ti kara mi pe emi ki yo tun fi ibinu je toyin wa nitori pe bi emi ba mu inu yin baje nje ta ni eni ti o si mu inu mi dun bi ko se eni ti mo ti ba ninu je emi si kowe nitori eyi kan na si yin pe nigba ti mo ba si de ki emi ki o ma se ni ibinu je lodo won nitori awon ti emi ba ma yo nitori ti mo ni igbekele ninu gbogbo yin nitori ayo mi ni ayo fun gbogbo yin nitori pe ninu opolopo wahala ati arudu okan mi ni mo ti fi opolopo mi je kowe si yin ki se nitori ki a le ba yin ninu je sugbon ki eyin ki o le mo ife ti mo ni si yin lopolopo re koja sugbon bi enikeni ba ti mu ibinu je wa ohun ko ba mi ni inu je bi ko se niwon die ki eni ki o ma se die ruleru gbogbo yin iya yi ti opolopo ti fi je eru eniyan be o to fun kaka be eyin iba kuku dariji kesi tu ninu lona kona ki opolopo ibanuje ma ba bo eru eniyan be mole nitori na mo be yin e fi ife yin han daju si oluwa re nitori eyi na pelu ni mo ti kowe ki emi ki o le mo eri yin pe eyin ba se ile ti omo ni ohun gbogbo sugbon eni ti eyin ba fi ohun ko ohun ji fun emi fi ji pelu nitori ohun ti emi ba ti fi ji bi mo ba ti fi ohun ko ohun ji nitori ti yin ni mo ti fi ji niwaju Kristi ki satani ma ba re wa je nitori awa ko se alaimo are kereke re sugbon nigba ti mo de Troa lati waasu irere Kristi ti ilekun si se sile fun mi lati odo oluwa wa emi ko ni alaafia ni okan mi nitori ti emi ko ri Titu arakunrin mi sugbon nigba ti mo ti dagbere fun won mo re koja lo si Macedonia sugbon ope ni fun Olorun eni ti n yo ayo isegun lori wa nigba gbogbo ninu Kristi ti o si n fi oorun imo re han nipa wa nibi gbogbo nitori oorun didun Kristi ni awa je fun Olorun ninu awon ti a n gbala ati ninu awon ti o n segbe fun awon kan awa je oorun iku si iku ati fun awon miran oorun iye ta ni wa si to fun nkan wonyi nitori awa ko dabi awon opolopo ti n ba oro Olorun je sugbon bi nipa otito inu sugbon bi lati odo Olorun wa niwaju Olorun ni awa n soro ninu Kristi.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Epistle ikeji ti Paul apostle si awon ara Corinth ori iketa awa tun bere lati ma yin ara wa bi tabi awa nfe iwe yin sodo yin tabi lati odo yin bi awon elomiran eyin ni iwe wa ti a ti ko si wa ni okan ti gbogbo eniyan ti mo ti won si ti ka bi a ti fi yin han pe iwe Kristi ni yin ti a se iranse fun ki se eyi ti a fi tadawa ko bi ko se emi Olorun alaye ki se ninu tabili okuta bi ko se ninu tabili okan eran iru igbekele yi ni awa si ni nipa Kristi sodo Olorun ki se pe awa to fun ara wa lati siro ohunkohun bi eni pe lati odo awa ti kara wa sugbon lati odo Olorun ni tito wa eni ti o mu wa to bi iranse majemu titun ki se ti iwe bi ko se ti emi nitori iwe a maa pani sugbon emi a maa so ni di aye sugbon bi ise iranse ti iku ti a ti ko ti a si ti gbe si ara okuta ba je ologo to be ti awon ọmọ Israeli ko le tẹjumọ ati wo oju Mose nitori ogo oju rẹ ogo n kọja lọ yóò ati ri ti iṣẹ iranṣẹ ti ẹmi kii yóò kuku je ogoju nitori pe bi iṣẹ iranṣẹ idalẹbi ba je ologo melomelo ni iṣẹ iranṣẹ ododo yóò re kọja ni ogo nitori eyi ti a tilẹ ṣe logo ko ni ogo mọ nitori eyi nipasẹ ogo ti o tayọ nitori pe bi eyi ti n kọja lọ ba ni ogo melomelo ni eyi ti o duro ni ogo njẹ nitori naa bi a ti ni iru ireti bi eyi awa n fi igboya pupọ sọrọ kì í sì ṣe bí Mose ẹni tí ó fi ìbòjú bo ojú rẹ̀ kí àwọn ọmọ Ísírẹ́lì má baà lè tẹjú máa wo òpin èyí ti ń kọjá lọ ṣùgbọ́n ojú inú wọn fọ́ nítorí pé títí fi di òní olónìí ní kíka májẹ̀mú láíláí ìbòjú náà wà láìka sókè ìbòjú tí a ti mú kúrò nínú Kristi ṣùgbọ́n títí di òní olónìí nígbàkúgbà tí a bá ń ka Mose ìbòjú náà bẹ ní ọkàn wọn ṣùgbọ́n nígbà tí òun bá yí padà sí Olúwa a ó mú ìbòjú náà kúrò ǹjẹ́ Olúwa ni ẹ̀mí náà níbi tí ẹ̀mí Olúwa bá sì wà níbẹ̀ ni òmìnira gbé wà ṣùgbọ́n gbogbo wa ń wo ògo Olúwa láìsí ìbòjú bí ẹni pé nínú àwòjìjì a sì ń pa wádà sí àwòrán kan náà láti ògo dé ògo àní bí láti ọ̀dọ̀ Olúwa ti ṣe ẹ̀mí.
2: Epistle ikeji ti Paul apostle si awon ara Corinth ori ikerin nitori naa bi awa ti ni ise iranse yii gege bi a ti ri anu gba aare ko mu wa ṣùgbọ́n àwa ti kọ gbogbo ohun ìkọ̀kọ̀ tí ó ní ìtìjú sílẹ̀ awa ko rin ni etan be ni awa ko fi owo etan mo oro olorun sugbon nipa fifi otito han awa n fi ara wa le eri okan lukuluku eniyan lowo ni waju olorun sugbon bi yin rere wa ba si farasin o farasin fun awon ti o nu ninu awon eni ti olorun aye yi ti so okan awon ti ko gbagbo di afoju ki imole yin rere kristi ti o logo eni ti se aworan olorun ki o ma se mole ninu won nitori awa ko waasu awa ti kara wa bi ko se kristi jesu oluwa awa ti kara wa si je eru yin nitori jesu nitori olorun eni ti o wi pe ki o mole lati inu okunkun jade oni o ti mole ni okan wa lati fun wa ni imole imo ogo olorun ni oju jesu kristi sugbon awa ni isura yi ninu ohun ilu amo ki ola nla agbara na ki o le se ti olorun ki o ma ti odo wa wa a n pon wa loju ni ha gbogbo sugbon ara ko ni wa a n damu wa sugbon a ko so ireti nu a n senu ni bini si wa sugbon a ko ko wa sile a n re wa sile sugbon a ko si pa wa run nigba gbogbo awa n ru iku jesu oluwa kiri ni ara wa ki a le fi iye jesu han pelu ni ara wa nitori pe nigba gbogbo ni a n fi awa ti o wa laaye fun iku nitori jesu ki a le fi iye jesu han ninu ara kiku wa pelu bẹẹ ni ikú ń ṣiṣẹ nínú wa ṣùgbọn iyẹ nínú yín àwa ní ẹmí ìgbàgbọ kan náà gẹgẹ bí a ti kọ pé èmi gbàgbọ nítorí náà ni èmi ṣe sọ àwa pẹlú gbàgbọ nítorí náà ni àwa ṣe ń sọ àwa mọ pé ẹni tí ó jí jésù olúwa dìde yóò sì jí wa dìde pẹlú nípa jésù yóò sì mú wa wá iwájú rẹ pẹlú yín nítorí pé tiyín ni ohun gbogbo kí ọpọ orí ọfẹ nípa àwọn pípọ lè mú kí ọpẹ di pípọ fún ògo ọlọrun nítorí èyí ni àárẹ kò ṣe mú wa ṣùgbọn bí ọkùnrin tí òde wa bá parun síbẹ̀ ọkùnrin tinú wa ń di titun ní ojoojúmọ́ nítorí ìpọnjú wa tí ó fẹ́rẹ̀ tí í ṣe fún ìṣẹ́jú kan ó ń ṣiṣẹ́ ògo àìnípẹ̀kun tí ó pọ̀ rí kọjá fún wa níwọ̀n bí a kò ti wo ohun tí à ń rí bí kò ṣe ohun tí a kò rí nítorí ohun tí à ń rí ni ti ìgbà ìsinsìnyí yìí ṣùgbọ́n ohun tí a kò rí ni ti ayérayé.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.

0: Baba yera ye. Ẹni tí ó fẹ́ wa tí ó mọ̀ wá nínú òṣè àti ẹ̀ṣẹ̀ tí a wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n tí ó ṣe à ń fún wa jọjọ́ tí ó sìn lọ Jésù Kristì ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo kí a má ba ṣègbé ṣùgbọ́n kí a lè ní ìyè àìní pẹ̀lú a dúpẹ́ lọ́wọ́ rẹ wípé àwa ni o ṣe ní olóríire láti gbọ́ ohun tí à ń gbọ́
1: láti rí ohun tí à ń rí ohun tí àwọn ọ̀jọ̀gbọ́n àti ọ̀mọ̀wé ò mọ̀ tí ta wá lọ́rẹ lọ́fẹ̀ẹ́ a dúpẹ́ fún bíbélì ìwé ọ̀rọ̀ ọlọ́run tí ó ń tọpasẹ̀ wá gẹ́gẹ́ bí ó ti tó àti bí ó ti yẹ a dúpẹ́ fún ẹgbẹ́ ìránṣẹ́ yìí tí ó gbé dìde láti máa fi ọ̀nà hàn kí a má ba ṣìnà kí a má ba ṣègbé gba pé àtìyìnwá ní orúkọ jésù àtúndé láṣàálẹ̀ yìí gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ìrànwọ́ gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ìtọ́ni gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ẹ̀kọ́ wá kọ́ wa wá tọ́ wa wá ṣe amọ̀nà wa a sì ń bẹ̀ wípé bí o ti ń kọ́ wa oore ọ̀fẹ́ àti àánú agbára àti ìrànwọ́ tí ó yẹ wá láti lè ṣe ohun tí ó ń kọ́ wa fi fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ ní orúkọ jésù a dúpẹ́ pé o ti gbọ́ ní orúkọ jésù kristi olúwa wa àmì. A ń kọ́ ẹ̀kọ́ ní àṣálẹ̀ yìí lórí ìríran fún àwọn afọ́jú ìríran fún àwọn afọ́jú ní ọjọ́ ológo kan ni àwọn tí ó fọ́jú ṣùgbọ́n tí wọn kò mọ̀ wípé ojú wọn fọ́ nítorí pé a ò ṣe amọ̀nà wọn wọn ò sì fi igi tilẹ̀ dé ilé ìsìn tí wọ́n lọ ṣùgbọ́n bí àwọn wọ̀nyí ti péjọ ní ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ẹnìkan dé àárín wọn abàmì ẹ̀dá ṣùgbọ́n tí òye òye wọn tí wọn ò sì ríran rí ẹni tí ó wọlé dé yìí gẹ́gẹ́ bí ẹni tí ó yàtọ̀ àwọn ń fi pé bí afọ́jú tí ó ń fi ọ̀nà han àwọn ṣùgbọ́n ohun tí ó yà wá lẹ́nu tí ó sì ṣe wá ní kàyéfì ni wípé bí ẹni yìí ti dé àárín wọn ni àwọn ènìyàn tí ó ti gbé ìwé lọ́wọ́ ìwé tí ó ń ṣe amọ̀nà ènìyàn sí ọ̀run rere ṣùgbọ́n tí wọ́n kà á tí ìdìndìjú tí ó wà lójú wọn tí ò jẹ́ kí wọ́n mọ ọ̀nà sí ọ̀run rere síbẹ̀síbẹ̀ tí ohun tí ó jẹ́ amọ̀nà tí ó wà lọ́wọ́ wọn ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé bí òwe tàbí bí àlọ́ lè orí ìtumọ̀ rẹ̀ kò yé wọn ṣùgbọ́n bí àwọn afọ́jú wọ̀nyí tí wọ́n pọ̀ ní ọ̀kẹ́ àìmọye bí wọ́n ti wà ní inú gbọ̀ngàn tí wọ́n jókòó síbẹ̀ ni a gbé ìwé yìí lé ẹni tí ó wọlé yìí ni ó bá ṣí ìwé yìí ní Lúùkù orí kẹrin mú kà á láti ẹsẹ̀ ìkẹrìndínlógún ó sì wá sí Násárẹ́tì níbi tí agbétọ́ dàgbà bí ìṣe rẹ̀ ti rí ó sì wọ inú sínágọ́gù lọ lé ọjọ́ ìsinmi ó sì dìde láti kàwé a sì fi ìwé wòlíì Aísáyà fún un nígbà tí ó sì ṣí ìwé náà orí ibi tí a gbé kọ ọ́ pé ẹ̀mí olúwa ń bẹ lára mi nítorí tí ó fi àmì òróró yàn mí láti wàásù ìhìn rere fún àwọn òtòṣì ó sì ti rán mi láti ṣe ìwòsàn àwọn ọkàn oníròbìnú jẹ́ àti láti wàásù ìdásílẹ̀ fún àwọn ìgbèkùn ìtúnríran fún àwọn afọ́jú àti láti jọ̀wọ́ àwọn tí a pa lára lọ́wọ́. Mo fẹ́ kí o fiyè sí ohun tí wọ́n kà ní ọjọ́ náà, ìtúnríran fún àwọn afọ́jú. Èyí ni orí ẹsẹ̀ ọ̀rọ̀ tí a ń sọ̀rọ̀ lé lórí ní àṣálẹ̀ yìí nípa èyí tí Jésù Kristì, ọmọ Ọlọ́run, ìyè, òtítọ́ àti ọ̀nà. Ẹni tí a sọ fún wa wípé a fi ọmọ kan fún wa, a fi ọmọkùnrin kan fún wa, ìjọba yóò sì wà ní èjìká rẹ̀, a ó sì máa pe orúkọ rẹ̀ ní ìyanu. Olùdámọ̀ràn, ọmọ aládé, àlàáfíà, bàbá ayérayé, Ọlọ́run alágbára. A sì sọ fún wa wípé àlàáfíà ń bẹ̀lé ọwọ́ rẹ̀ pẹ̀lú. Òun ló sọ fún wa wípé a gbé òun dìde láti fi ìtúnríran fún àwọn afọ́jú. Èyí ya àwọn Farisí àti àwọn Sadusí lẹ́nu, nítorí wípé àwọn Farisí jẹ́ ẹni tí ó tilẹ̀ máa ń jẹ́ wípé bí o bá ti ìfọ́jú tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bí o bá lọ sí ìpéjọpọ̀ wọn, bí o bá lọ ní oyè ìgbà, ó dájú wípé wọ́n á sọ di afọ́jú. Bí o bá sì ti fọ́jú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí o tó dé àárín àwọn Farisí àti àwọn agbowó òde, ó dájú wípé wọ́n á mọ jì sínú ikòtò kí o tó padà sílé. Nítorí Jésù Kristì ń sọ fún ọ wípé àwọn wọ̀nyí ni afọ́jú tí ó ń fi ọ̀nà han afọ́jú tí wọ́n sì ń rì sínú ikòtò tí wọ́n ń ṣègbé. Ó sì sọ fún wa gbangba wípé àwọn wọ̀nyí ni ó sọ àwọn tí ó ń tẹ̀lé wọn di ọmọ ọ̀run àpáàdì ní ìlọ́po méjì. Ṣùgbọ́n bí ó ṣe ti Jésù ni, bí o bá wá, ò ní fi ìríran fún àwọn afọ́jú. Ní orin Dáfídì, orí 146, ẹsẹ̀ ìkẹjọ, bí o bá ní ìṣòro nípa ṣíṣí Bíbélì, kí o sọ fún ẹni tí ó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kí ó ràn ọ́ lọ́wọ́. Orin Dáfídì, ó kan ẹ̀rin ẹ̀fà, 146, ẹsẹ̀ ìkẹjọ. Olúwa ṣí ojú àwọn afọ́jú, Olúwa sì gbé àwọn tí a tẹ̀ lórí bá dìde. Olúwa fẹ́ àwọn olódodo. Ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí ń sọ fún wa ìkan nínú àwọn iṣẹ́ tí ó ṣe pàtàkì tí Ọlọ́run máa ń ṣe. Ó máa ń ṣí ojú àwọn afọ́jú. Ní Isaiah orí 42, 42, ní wòlíì tí ó rí ìṣípayá ọ̀rọ̀ Ọlọ́run ni ó ń sọ fún wa gẹ́gẹ́ bí ìsọtẹ́lẹ̀ tí ó ń fi agbára Ọlọ́run hàn. Ní Isaiah orí 42, ẹsẹ̀ ìkẹfà sí ìkẹjọ, èmi Olúwa lé ó ti pè ọ́ nínú òdodo, èmi ó sì di ọwọ́ rẹ mú, èmi ó sì pa ọ mọ́, èmi ó sì fi ọ ṣe májẹ̀mú àwọn ènìyàn, ìmọ́lẹ̀ àwọn kèfèrí, láti la ojú àwọn afọ́jú, láti mú àwọn òǹdè kúrò nínú túbú, àti àwọn tí ó jókòó lé òkùnkùn kúrò ní ilé túbú. Èmi lé Olúwa, èyí lé orúkọ mi, ogó mi lé èmi kì yóò fi fún ẹlòmíràn, bẹ́ẹ̀ ni èmi kì yóò fi ìyìn mi fún èrè gbígbẹ́. Ẹsẹ̀ 16, orí yìí kan náà, Èmi ó sì mú àwọn afọ́júbá ọ̀nà tí wọn kò mọ̀ wá. Èmi ó tọ wọn nínú ipa tí wọn kò tí ì mọ̀. Èmi ó sọ òkùnkùn di ìmọ́lẹ̀ ní iwájú wọn àti ohun wíwọ́ di títọ́. Nǹkan wọ̀nyí ni èmi ó ṣe fún wọn. Èmi kì yóò sì kọ̀ wọ́n sílẹ̀. Ní àwọn ẹsẹ̀ tí mo ti kà fún ọ nínú májẹ̀mú titun àti májẹ̀mú láéláé, nínú ọ̀rọ̀ Ọlọ́run tí ó yè tí ó sì lágbára, tí kìí tanni jẹ, ọ̀rọ̀ Ọlọ́run tí kìí yẹ̀. Àwọn wọ̀nyí ni a ti rí ìlérí púpọ̀ wípé ẹ̀mí Ọlọ́run wà ní ara Jésù Kristì ní ìlọ́po tí ó ré kọjá ti Ábrahámù, tí ó ré kọjá ti Mósè, tí ó ré kọjá ti Joshua, tí ó ré kọjá ti Elijah, tí ó ré kọjá ti Elisha. Ẹ̀mí Ọlọ́run tí ó wà ní ara Jésù Kristì tí ó ré kọjá ti Dáfídì, tí ó ré kọjá ti wòlíì kankan tí a ti rí nínú ayé rí, tí ó ré kọjá ti ìránṣẹ́ Ọlọ́run tí ó wà yálà ní májẹ̀mú láéláé tàbí ní májẹ̀mú titun. Ẹ̀mí Olúwa tí ó sì wà lára Jésù yìí ló jẹ́ kí ó sọ fún ọ wípé òun yóò fi ìríran fún àwọn afọ́jú. Ṣùgbọ́n kí a tó mọ̀ wípé báwo ni a ṣe lè gba ìrànwọ́ ní ọwọ́ Jésù bí a bá fọ́jú kí ó lè la ojú wa, ó yẹ kí a mọ̀ àwọn wo ni Bíbélì ń pè ní afọ́jú, nítorí ó ṣe é ṣe. Nígbà tí o gbọ́ wípé a fẹ́ sọ̀rọ̀ lórí ìríran fún àwọn afọ́jú, ó ṣe é ṣe kí o dìde, kí o gbé Bíbélì rẹ, kí o máa lọ sí ilé wípé ìgbà tí wọ́n bá fẹ́ sọ èyí tó kàn mí, màá padà wá. Nítorí pé ojú mi ò fọ́, mi ò tiẹ̀ tí ìgbé gágà sí ojú rí, kò sí bó ṣe lè jìnà tó. Bí n bá wù ẹ́ lọ́ọ̀kan, màá mọ̀ pé lágbájá ló ń bọ̀ yẹn. Àwọn èèyàn tiẹ̀ máa ń sọ wípé ó dàbí ẹni pé ojú mẹ́rin ni mo fi ń ṣe ojú méjì. Nítorí bẹ́ẹ̀, bí a bá fẹ́ sọ̀rọ̀ lórí wípé ìríran fún àwọn afọ́jú, ó ṣeéṣe kí o sọ wípé èyí ni ọkàn mi, ó sì kàn ọ́. Mo bá gbọ́ wípé Jésù ń ṣe nǹkan kan, ó yẹ kí o yí ara rẹ wò wípé ǹjẹ́ ohun tí Jésù ń ṣe yìí, tí ó ń fi ìríran fún àwọn afọ́jú, ǹjẹ́ mi ò fẹ́ ní ìpín níbẹ̀? Mo sì gbàgbọ́ wípé oníkálukú wa ni ó fẹ́ ní ìpín nínú oore Jésù àti ìbùkún tí Jésù Kristì mú wá. Ṣùgbọ́n jẹ́ kí ó yẹ ọ wípé Jésù ni ó máa ń fi ìríran fún àwọn afọ́jú. Ṣùgbọ́n mo ń béèrè ìbéèrè wípé àwọn wo ni Ọlọ́run kà sí afọ́jú? Àwọn wo ni ìwé mímọ́ kan mọ́ wọn létí wípé afọ́jú ni ọ́? Sá lọ sí ọ̀dọ̀ Jésù, kí Jésù kí ó ba lè fún ọ ní ìríran. Ní orí Ésáyà tí mo ń kà fún ọ, ní orí 142, láti ẹsẹ 18, ó wí pé gbọ́ ẹ̀yin adití, kí ẹ sì wò ẹ̀yin afọ́jú, kí ẹ̀yin kí ó lè rí i. Ta ni afọ́jú? Mo gbàgbọ́ wípé ìbéèrè yìí ni ó wà ní ọkàn rẹ. Bí a ti ń kígbe, tí a ń kìlọ̀, tí a ń ké rara, tí a ń sọ wípé Jésù Kristì máa ń fi ìríran fún àwọn afọ́jú, ó ń bi mí léèrè wípé ta ni afọ́jú? Gbọ́ ìdáhùn tí Ọlọ́run fún ọ ní ẹsẹ̀ 19. Ta ni afọ́jú bí kò ṣe ìránṣẹ́ mi? Tàbí adití bí ikọ̀ tí mo ti rán? Ta ni afọ́jú bí ẹni pípé tí ó sì fọ́jú bí ìránṣẹ́ Olúwa? Ó ń sọ fún ọ, èyí yẹ kí ó mì ọ́, torí ó ń sọ fún ọ wípé ó ní ta ni afọ́jú bí ìránṣẹ́ mi? Ó ní àwọn tí mo rán níṣẹ́, àwọn tí mo gbé ọ̀rọ̀ Ọlọ́run lé lọ́wọ́, àwọn tí mo fi ọ̀rọ̀ ìgbàlà kí wọ́n máa kéde rẹ̀, tí mo sọ ọ́ fún. Ó ní kò sí afọ́jú bíi tiwọn. Àwọn ọmọ Léfì, àwọn ẹ̀yà Júdà, àwọn tí Ọlọ́run gbé dìde ní ilẹ̀ Ísíráẹ̀lì, we pe ki won je alore ati ajihin rere fun awon egbe won to ku ni olorun wa nke si won o ni egbo eyin aditi won ba wo fe fe fe won so pe tani olorun ba soro o leyin ni o ni eri eyin afoju won ni tani olorun pe ni afoju o ni eyin iranse mi ni awon ni wasu awon ti won gbe bibeli awon ti won gbadura awon ti won se ise esin o ni awon ni o npe ni afoju o ni tani aditi bi iko ti mo ran tani afoju bi eni pipe eni to so wi pe ona mi mo okan mi si mo gara mo ti le pe papa bi olorun ba nbere wi pe awon ni won pe ninu awon wo ni won pe ninu ise esin mo je kan olorun wa so wi pe iwo to je kan ninu awon ti won pe ni ise esin iwo to mo bi ati kasamu iwo ti o si mo bi ati ko awon elomiran le oro olorun iwo ti o pe ninu orin kiko iwo ti o pe ninu ise ajinrere iwo ti o pe ninu ise esin o ni iwo ni afoju ti mo fe ki jesu ki o la loju bi o ba je be o je wi pe mo ni lati joko mo si ni lati gbo mo si ni lati pe jesu ki o wa si igbesaye mi wi pe oju mi fo mo si fe ki jesu ki o la wese ogun ni riri nkan popo sugbon iwo ko kiyesi o ri nkan popo awon iranse oluwa ri nkan popo sugbon won ko kiyesi nitori be ni o fin pe won ni afoju ni sise eti sugbon o n ko gbo ninu iwe woli esa yi kan na ni ori ikerin din ni ogota 56 lo nso fun wa ni ese ikewa mo si gbagbo wi pe ko se ni ti o fe ba olorun jiyan abi o wa kin to ka ese yi mo fe ki o wo jamba ati ese ti o nse awon ti won ba olorun jiyan awon ti olorun so wi pe afoju e wa kin la yin ni oju ti won jiyan wi pe o nda o emi ko mi o kin se afoju emi ti mo nse ise esin emi ti o je pe lati kekere lati sami fun mi emi to je pe lati kekere iyawo ti mo gbe papa arede lagbera wa ti won fun ani oruka ninu ile esin emi le n pe lafoju emi ni mo n gbe opa fun alufa wa ni akoko ikore o ni ojuse ti mo n se gbo o awon ti won ba olorun jiyan ni Isaiah ori ikarun din ni adota 45 ese ikesan Isaiah ori ikarun din ni adota ese ikesan egbe ni fun eni ti n ba eleda re ja apadi ninu awon apadi ile amo yo ha wi fun eni ti o mo pe kini iwo nse tabi ise re pe ohun ko le owo o nso fun a wi pe egbe egun idajo wa lori eni ti n ba eleda re ja eni ti n jiyan eni ti olorun pe ni afoju pe ki o wa gba irina to n jiyan to so pe rara o emi ko olorun fi eti e se ti e mo ríran tó ṣe a rí ẹni tí ó ríran tó tí ó fẹ́ ìríran lọ́dọ̀ jésù ṣó wà ń bí rárá o bírú ẹni bẹ́ẹ̀ bá wà ó padà lọlé nítorí wípé ọlọ́run kò ní bá ẹnì kankan ṣe tí ọlọ́run bá ń tọ́ sí ọ̀nà wípé afọ́jú ni tó ní rárá tó ní ò ríran èyí ni ó ṣe àwọn farisí wò ó ní jòhánù orí kẹsàn mo ṣe ń padà bọ̀ ní Isaiah orí ìkẹrìndínlọ́gọ́ta ṣùgbọ́n wo Yohánù nínú májẹ̀mú titun Yohánù orí kẹsàn láti ẹsẹ̀ ìkọkàndínlọ́gọ́jì Jésù wípé nítorí ìdájọ́ ni mo ṣe wá sí ayé yìí kí àwọn tí kò ríran lè ríran àti kí àwọn tí ó ríran lè di afọ́jú nínú àwọn farisí tí ó wà lọ́dọ̀ rẹ̀ gbọ́ nǹkan wọ̀nyí wọ́n sì wí fún un pé àwa pẹ̀lú fọ́jú bí jésù wí fún wọn pé ìbá ṣe pé ẹ̀yin fọ́jú ẹyin kì bá ti lé ẹsẹ ìbá ṣe pé ẹgbà wípé ẹfọjú ẹbá ti jẹwọ ẹsẹ yín kíákíá kí a sì gba ọkàn yín là ẹsẹ yín ìbá ti di píparẹ ẹyin kì bá ti lé ẹsẹ ìbá ṣe pé ẹyin fọjú ṣùgbọn nísinsin ẹyin pé àwa ríran nítorí náà ẹsẹ yín wà síbẹ bí a bá ń jiyàn bí a bá ń sọ wípé a jẹ ẹni tí ó ríran nígbà tí a jẹ afọjú ó sọ wípé ìbàjẹ àti ìdájọ àti ẹsẹ wa yóò wà síbẹ ṣùgbọn bí ọlọrun ti ń pe afọjú tó ń kiri pé mo wà ń bí o ṣàánú fún mi làmí lójú jẹ kí n ríran irú ẹni bẹẹ ló máa ń gbà ánú mo sì gbàgbọ wípé ẹnikẹni tó wà ń bí láṣálẹ yìí bí ó bá fi nǹkan kan bo ara ẹ mọlẹ tí ó bá fi ẹtẹ sílẹ kí ó máa pa làpálàpá bí ó bá wá wí àwáwí àti àwíjàre bí ó bá sọ wípé òun jẹ aríran nígbà tí ó jẹ afọjú bí ó bá jẹ gba ara rẹ gẹgẹ bí ọlọrun ti gbà á bí ó bá pe ara rẹ ní orúkọ tí ọlọrun pe òun mo gbà wípé àánú wà ní àṣálẹ yìí oore ọfẹ sì wà pẹlú wo Isaiah orí ìkẹrìndínlọgọta láti dáhùn ìbéèrè tí a béèrè ní ìṣáájú wípé ta ni afọjú ẹsẹ ìkẹwàá Isaiah orí ìkẹrìndínlọgọta ẹsẹ ìkẹwàá afọjú lé àwọn alóore rẹ òpè ní gbogbo wọn òdì ajá ni wọn tí kò lè gbó wọn a máa sùn wọn ń dùbúlẹ wọn ń fẹ máa tògbé àwọn alóore àwọn oníwàásù là ń pè bẹ́ẹ̀ àwọn tó ń lu aago ní òwúrọ̀ kùtùkùtù wípé ẹ ronú pìwàdà ìjọba ọlọ́run kù sí dẹ̀dẹ̀ ẹ jì nínú oorun yín kí ẹ gbàdúrà ẹ ké pe olúwa jésù ń bọ̀ àwọn wọ̀nyí ni à ń pè ní alóore àwọn tí wọ́n ń pè wá wípé kí a wá sin ọlọ́run àwọn tí wọ́n ń jáde wàásù ṣùgbọ́n nígbà tí ọlọ́run wò wọ́n délédélé tí ó wo inú ọkàn wọn tí ó wo ìwà wọn tí ó wo ìrìn ẹsẹ̀ wọn tí ó wo ìwọṣọ wọn tí ó wo ìṣiṣẹ́ wọn tí ó wo ìgbéyàwó wọn tí ó wo ìkóbìnrin jọ wọn tí ó wo bí wọ́n ṣe ń bímọ bí wọ́n ṣe ń tọ́mọ ó wà ní afọ́júlé àwọn alóore rẹ̀ ó sì ń sọ wípé òpè ni wọ́n nǹkan tó sì ṣe wá láàánú ni wípé àwa tí a ń fẹ́ ìtọ́sọ́nà ó ṣe wá láàánú wípé àwọn afọ́jú ni à ń tẹ̀lé Jésù sì jẹ́ kí ó di mọ̀ fún wa wípé bí afọ́jú bá fi ọ̀nà han afọ́jú àwọn méjèèjì wọ́n ṣe kí ni wọ́n já sínú kòtò wọ́n á ṣègbé ìgbàlà òsì fún afọ́jú tí afọ́jú ń fi ọ̀nà han wí fún mi ẹni tó ń ṣépè tó ń kọ́ ẹbọn ṣe ń gbàdúrà ẹni tí ilé ẹ̀ ò tòrò tó ń sọ fún ọ ẹbí lè tiẹ̀ ṣe lè tòrò ẹni tó ń mu ọtí àmúyíra tó sì ń sọ fún ọ ọ̀nà tó fi lè kó ara rẹ ní ìjánu ẹni tó ṣìnà tó sì ń sọ fún ọ wípé bó o bá fẹ́ mọ ọ̀nà láti lọ sí ọ̀run rere ó yá máa bọ̀ jẹ́ kí n fi ọ̀nà hàn ó sì ń ṣìnà ẹni tí ó ń tọ̀ sára tí ó mu àmúyíra tí ìgò ló jẹ́ olúwa ẹ̀ sìgá ewé tí wọ́n ń já nínú igbó òun ló ń tẹ̀lé káàkiri ló ń fi ìkanràn kan tó sọ pé òun ṣògo èyí ní sì wọ́n lòun fẹ́ kọ ẹbọn ṣe ń gbàdúrà ó lòun fẹ́ kọ ẹbí lè tiẹ̀ bá ṣe tòrò ó lòun fẹ́ kọ ẹbí wàá ṣe lè kápá àwọn ọmọ tiẹ̀ àwọn alóore tọ́lọ́run sọ nípa wọn nìyẹn ó wá ń sọ wípé afọ́jú lé àwọn alóore rẹ̀ mo sọ pé ohun tó ṣe wá láàánú ni wípé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n fẹ́ lọ sí ìjọba ọlọ́run ni wọ́n lọ ń bá àwọn wọ̀nyí pé kí wọ́n kí ó tọ́ wọn sí ọ̀nà mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ìgbàgbọ́ ayébáyé yìí ọ̀nà tòótọ́ láti lọ sí ìjọba ọ̀run àti béèyàn ṣe bá Jésù pàdé tó ní ìgbàlà tó ń bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ mo dúpẹ́ wípé mo ṣe alárìnbá pàdé ẹ̀ mo sì kó ẹ kú oríire ìwọ tó wá tó sọ pé o fẹ́ mọ̀nà ìwọ tó gbà wípé afọ́jú ni ọ́ ó yẹ kó ṣe wá ní kàyéfì ẹlòmíràn tí ò bá mọ̀ wípé òun jẹ́ afọ́jú ńgbà tó wá síbí ní àṣálẹ̀ yìí tí àwọn tí wọ́n pè ní ọmọ kéékèèké ọmọ àná tí wọ́n bẹ̀ sí ní kọ́ ẹbí wọ́n ṣe ń gbéyàwó o sì ti bí wọn o ti bírú wọn dànù tó tiẹ̀ ti sọ wọ́n sómi irú àwọn wọ̀nyí tí wọ́n ń kọ èlò ti lọ bá dókítà tí wọ́n ti fàyọ tí wọ́n ti junù tó tiẹ̀ rí wọn mọ́ àwọn wọ̀nyí kéékèèké ni wọ́n wá dúró síwájú ẹ̀ tán sọ wípé ká máa mú sùúrù ká tó gbéyàwó ká máa gbàdúrà ká jẹ́ kí ọlọ́run kí ó tọ́ wa bí a bá fẹ́ fi àwọn ọmọ wa fún ọkọ a fẹ́ fi wọ́n fún aya tàbí ohunkóhun tí a fẹ́ lọ ṣe ìdáná ó yẹ kí a jẹ́ kí ọlọ́run kí ó tọ́ wa kí a má fi àìdọ́gba dàpọ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́ kí a má sì fẹ́ ẹni tí ó ti kọ ọkọ rẹ̀ tàbí aya rẹ̀ tí ó ti kọ̀ ọ́ sílẹ̀ bí ó bá jẹ́ pé o gbà pé afọ́jú ni ó ní jókòó wàá sọ pé èwo ni èyí tó dé bá mi yìí àbùkù ńlá gbà kú ọmọdé yìí tó ń yọwọ́ sèmi àgbàlagbà wípé bàbá ẹ̀ka ìwé yìí fún wa ó máa ṣe o bí ò bá jẹ́ ìgbàgbọ́ yìí náà ẹ kò burú ṣá bó o bá gbà pé o jáfọ́jú òní jókòó bẹ́ẹ̀ àbí ó ṣeéṣe láti jókòó bẹ́ẹ̀ irú àwọn èèyàn tí wọ́n rò pé wọ́n lajú pé àwọn ò tún ní ìtọ́sọ́nà kankan mọ́ bí wọ́n bá dé tán rí irú àwa kéékèèké wọ̀nyí tí a ń kọ́ wọn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wọ́n mú fìlà wọn ni wọ́n á sì lọ sílé wọn pé mi ò mọ̀ pé ẹgbẹ́ àwọn ọmọ kékeré ló wà ńbẹ̀ àwọn ẹgbẹ́ ọmọ mi wọ́n á ní kí n jókòó ká máa pàtẹ́wọ́ ká máa dìde ká máa kọrin ká máa ṣí bíbélì ó mà ṣe o ṣùgbọ́n pé ìwọ tí ọlọ́run ṣe ló lórí ire tó jẹ́ kó ní ìrẹ̀lẹ̀ ó jẹ́ kó fẹ́ gba ti ìjọba ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé gbédigbédi tó máa ń gbé àwọn ẹlẹ́ṣẹ̀ tí kì í jẹ́ kí wọn kí ó fẹ́ gbọ́rọ̀ ọlọ́run kò jẹ́ kó bà lé ọ èyí tó máa ń jẹ́ kán sá káàkiri tí wọn ò ní mọ̀nà ìjọba ọlọ́run ó jẹ́ kí orí rẹ kí ó wálẹ̀ ó jẹ́ kí ọkàn rẹ kí ó balẹ̀ ìgbà tí wọ́n sọ wípé ẹ ṣí ìwé ọ̀rọ̀ ọlọ́run ó bẹ̀ sí ní ṣe ó bẹ̀ sí ní kà á bí wọ́n ti ń kà á tí ó ń gún ọ bí abẹ́rẹ́ tí ó ń ṣá ọ ládàá tí ó ń ṣá ọ láàké bẹ́ẹ̀ ni ó ń sọ pé ọlọ́run ibi tí mo kù sí bá mi yọ́ dànù bó tilẹ̀ ń ṣòro bó tilẹ̀ dàbí ẹni wípé nǹkan tí wọ́n ń sọ yìí ó dàbí ẹni pé ǹjẹ́ èmi tí mo ti dàgbà ǹjẹ́ kò ti pẹ́ jù ó wá ń sọ fún ara pé mi ò ní jẹ́ kó pẹ́ jù fún mi gbàtọ́ ọlọ́run ti mú mi wá ni ó fẹ́ ṣe mí lólórí ire ni mo kí ọ kú oríire nítorí pé òde ibi tí Jésù ti máa ń lani lójú bó o bá ti dé tó ti fọkàn ẹ balẹ̀ tó sì ń fẹ́ gbọ́rọ̀ ọlọ́run ó dájú wípé ọmọ ìgbàlà ò ní ṣègbé ṣùgbọ́n bó o bá mọ̀ bẹ́ẹ̀ bí àwọn olùkọ́ wa bí wọ́n ti kéré ju èyí ni mo ṣe bí Josiah ọmọ ọdún mẹ́jọ nígbà tó ń jọba àbí bẹ́ẹ̀ kọ́ mo ṣe bí ọmọ kékeré ni Dáfídì nígbà tí ó lọ gba gbogbo àwọn ọmọ Ísíráẹ̀lì kúrò lọ́wọ́ Gòláàtì tí ó ń fẹjúmọ́ wọn tí ó fẹ́ pa wọ́n mo ṣe bí Jésù pàápàá tí wọ́n ń wò tí wọ́n sọ pé ṣé bí ọmọ Màríà ni èyí ni ó rántí pé ọmọ ọgbọ̀n ọdún ni nígbà tí ó dúró ní iwájú àwọn ènìyàn tí ó ń kọ́ wọn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tó ń ṣí bèlì fún wọn tí ó ń pe àwọn àgbàlagbà àwọn arúgbó àwọn ìyábìnrin àwọn bàbá tí ó ń pè wọ́n wípé kí wọn kí ó wá kí wọn kí ó sòrò nípa àdá ẹ̀ṣẹ́ wọn bí ò bá jẹ́ pé wọ́n mọra wọn ní afọ́jú ni wọn ò ní gbọ́ nǹkan tó ń sọ ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ní àṣálẹ̀ yìí ó jẹ́ kí a mọ àwọn wo ni a ń pè ní àwọn afọ́jú wo Kọ́rìntì kejì orí ìkẹrin Kọ́rìntì kejì ní májẹ̀mú titun orí ìkẹrin ẹsẹ ìkẹta sí ìkẹrin ṣùgbọ́n bí ìhìn rere wa bá farasin ó farasin fún àwọn tí ó nù ẹ̀kọ́ ìhìn rere wípé kí a jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa kí a kọ̀ ọ́ sílẹ̀ kí a gba Jésù Kristì gbọ́ kí ó lè gbà wá là kí ó lè gba gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá lọ́wọ́ wa bí irú ẹ̀kọ́ bẹ́ẹ̀ bí ó bá farasin ó farasin fún àwọn tí ó nù ẹ̀kọ́ wípé bí a bá ti ní ìgbàlà tán wípé a tún láti wá ojú olúwa láti lè ní ìsọdí mímọ́ ní ẹ̀kúnrẹ́rẹ́ kí gbòǹgbò ìkorò àbínibí tí ó wà nínú wa kí ọlọ́run kí ó lè fi ọwọ́ agbára rẹ̀ àti ìwẹ̀nùmẹ́jẹ Jésù kí ó lè fi fà á tu kúrò kí ìfẹ́ ti ọlọ́run kí ó lè jọba nínú ọkàn wa kí a lè fẹ́ ọlọ́run pẹ̀lú gbogbo ọkàn pẹ̀lú gbogbo àyà pẹ̀lú gbogbo iye wa àti pẹ̀lú gbogbo agbára wa ìhìnrere ti ìsọdi mímọ́ yìí bí ó bá farasin fún ẹnikẹ́ni ó farasin fún àwọn tí ó nù àwọn tí ó sọnù. Bí ó bá ń gbọ́ wípé àǹfààní tí ó wà nínú ìre ni pé nípa ìná rẹ̀ lè mú wa lárada bí oore ọ̀fẹ́ ti ìwòsàn pẹ̀lú agbára Ọlọ́run oore ọ̀fẹ́ tí a fi wo nìsàn pẹ̀lú ìná Jésù Kristì. Bí ó bá farasin fún ẹnikẹ́ni ó farasin fún àwọn tí ó nù. Bí ó bá ń gbọ́ wípé ẹ̀mí Ọlọ́run kan wà tí a ń pè ní ẹ̀mí mímọ́ tí ó máa ń darí ẹni tí ó sì ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run nínú ìhere wípé àwọn tí a ń ṣe amọ̀nà fún láti ọ̀dọ̀ ẹ̀mí Ọlọ́run wá àwọn ní ṣe ọmọ Ọlọ́run. Bí ẹnikẹ́ni bá fẹ́ gbéyàwó tàbí ó fẹ́ ṣiṣẹ́ tàbí ó fẹ́ rin ìrìn àjò àbí ó fẹ́ da òwò pọ̀ pẹ̀lú ẹnìkan tàbí ẹlòmíràn tí kò sì mọ ìtọ́ni Ọlọ́run tí kò mọ bí ẹ̀mí Ọlọ́run ṣe ń ṣàmọ̀nà ó ń sọ fún wa wípé ẹ̀kọ́ ìhìnrere wípé ẹ̀mí Ọlọ́run máa ń ṣàmọ̀nà fún àwọn tirẹ̀ bí ó bá farasin ó farasin fún àwọn tí ó nù. Ẹ̀kọ́ ìhìnrere sì ni wípé ọkùnrin kan aya kan aya kan ọkọ kan. Nítorí wípé ẹ̀kọ́ yìí ń sọ fún wa pé àwọn méjèèjì yóò sì di mélòó ara kan ṣé ó sọ pé àwọn mẹ́wẹ̀ẹ̀wá yóò sì di ara kan ṣé ó sọ bẹ́ẹ̀. Bí ó bá jẹ́ wípé ẹ̀kọ́ yìí ẹ̀kọ́ ìhìnrere wípé ọkùnrin kan aya kan bó bá farasin ó yẹ kí ó mọ àwọn tó farasin fún un. Ìgbà tí Ọlọ́run dá Ádámù obìnrin mélòó ló dá pẹ̀lú ẹ̀ ṣé Ọlọ́run ò lágbára Ọlọ́run ò sì ní iyè nínú kò ní òye wípé nínú gbogbo àgbáyé ọkùnrin kan ṣoṣo tó dá èyí tí ìbá fi ọgọ́rùn-ún ìyàwó ta lọ́rẹ mo ṣe bí Sọlọ́mọnì ni ó ní wọn tó ẹgbẹ̀rún. Mo sì rò pé bí ẹnikẹ́ni bá fẹ́ aya púpọ̀ Ádámù yẹ kó ní aya púpọ̀ ṣùgbọ́n nítorí pé ìlànà àti ètò Ọlọ́run fún Ádámù ní éfà kan ṣoṣo. Mo sì fẹ́ kí o ṣe àfiyèsí wípé nígbà tí ìkún omi tó fẹ́ pa ayé rẹ́ pátápátá Ọlọ́run rí ẹnìkan tí ó rí ojú rere ní ọ̀dọ̀ rẹ̀ tí ó sì ní oore ọ̀fẹ́ ní ojú rẹ̀. Èyí ni a ń pè ní Noa. Ó sì ní àwọn ọmọkùnrin mélòó gẹ́gẹ́ bí ọmọ wọ́n jẹ́ mélòó. Noa àti àwọn ọmọ rẹ̀ ọkùnrin mẹ́tẹ̀ẹ̀ta wọ́n jẹ́ mélòó. Mẹ́rin bí o bá mọ ìtàn bíbélì dáradára àwọn ènìyàn mélòó ni ó wà nínú ọkọ̀ ìgbàlà tí ìkún omi tí ò parẹ́ àwọn mélòó. Àwọn mẹ́jọ ọkùnrin mẹ́rin obìnrin mẹ́rin ọkùnrin kan pẹ̀lú aya rẹ̀ kan ṣoṣo. Gbogbo àwọn tí wọ́n fẹ́ aya púpọ̀ tí wọ́n kó wọn kúnlé tán wá dàbí ṣọ́ṣọ̀ṣọ́ primary school tó dàbí kí ọkùnrin kí ó wà láàrin ilé kó má mọ oyè àwọn ọmọ tí ó bí wọ́n pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ kó má sì mọ ìyàwó kí ìyàwó ṣe máa sọ pé kò jẹ́ ọbẹ̀ tèmi mo mọ̀ wípé ti ìyálé nìkan lórí ìsìn yẹn ó dára kó máa ṣoògùn síra wọn. Gbogbo àwọn bẹ́ẹ̀ omi ìkún omi náà bá lọ pátápátá. Àwọn tí wọ́n yè tí wọ́n ní ìgbàlà ní àkókò náà ni àwọn tó jẹ́ wípé ọkùnrin kan aya kan. Bó bá sì rántí ayé ti Lọ́ọ̀tì nígbà tí Ọlọ́run fẹ́ fi iná pa Sódómù àti Gomorrah rẹ̀ wọ́n pọ̀ ń bẹ àwọn tó fẹ́ wọn mẹ́ta mẹ́rin mẹ́wàá tàbí ogún tàbí ọgbọ̀n. Kò sí kan tó bọ́ nínú ìdájọ́ Ọlọ́run àbí wọ́n bọ́ rárá. Lọ́ọ̀tì tó fẹ́ aya kan ṣoṣo àti ọmọ rẹ̀ méjì tí ó wà nítòsí àwọn ni wọ́n yọ kúrò nínú ẹ̀. Ṣùgbọ́n aya kan tá a ti ń wí náà pàápàá ó kúrò nínú iná Sódómù àti Gomorra ṣùgbọ́n ohun tó gbàgbé sínú ayé wọn ò júlẹ̀. Ó ṣeéṣe a ò kó yẹtí lè wà lọ́kàn ẹ̀. o ko le si sorun le si le wa ninu okan e ibi ti isura e ba wa ibe ni okan e ma wa bo ba ni won sita awon won ni ti Jesu Christi ba de awon onfa to nfa awon elese sile ti ki ti oni je kan lo niyan gba to ni kan si suru lere oni kan se bute meta oni yawo kan si ibomi bi Jesu ti e fe de bo ti e npe o ni gbo ipe nitori pe igbe iyawo pupo adio leti ara oniye afo loju oni mona e ti o ti e je iyawo kan soso ajo ti won da owo to da si bi kan kojule oni gbogbo a parun gbogbo awon omo odo to ni awon ile ta ko awon dukia ta ni lo nso pe oko mi se bo ma se pari ni bi awon angeli ti so pe sare e jade e ma se ilora idajo nbo ni loti papa anu olorun po afa seyin loti ti o jade lati lo waasu fun awon eniyan wi pe olorun fe fi idajo ina pa ilu yin re bo si se detan ni o ya o e wa jade o ko me to ma mu bo se mu ele o jule o tun mu ti bi o tun jule awon angeli le won ni re pe jade baba ye jade ina nbo oni mo nbo mo nbo ko me to ma munu e gba to ya ti o me to ma se ni awon angeli di lo mu pe o ya jade sa sala fun emi re ni iyawo kan na to fe o dupe pe lot o ni ale ni sodomo ati gomora iwo to so pe iyawo kan lo fe to lale nta ah gbangba adekun kedere abewo lojo ti Jesu ba de ah opolopo ani e sister nko ah sister o wa ni ijoba olorun ni ase igbeyawo odo agutan loke nigba ti Jesu Christi ba de boda wa to ma wa su fun anko to ma wa su ninu boss to si je wi pe gba ti won fe ko ile olorun wa o lo fi okuta igun le o lo fi lele ah boda o wa o la le nta eyin ni o mo se e te n fi ayin pe iyawo kan ni mo ni iyawo kan ni mo ni ejoko be Jesu kun ko mo okan e o mo bi to rin ide o mo bi to n sa lo loru o gba to ju iyawo e le to lo sibi kan o mo nkan to lo se o le pamọ fun eniyan sa foju la awon eyan to n pamọ fun awon na okunkun riran sugbon gba ti Jesu ba de iya lenu ni lojo na awon ti won ti waasu jake jado ile Nigeria gbata ba de ohun ti a ba fe won ko ekun agbon awon omo ijo miran gba ti alufa ton ba fe ko alufa miran nigba ti o ba ri awon deacon awon ti o je pe awon osise won ti o ba fe won ko to lo bi Jesu pe awon osise mi da awon osise o peye won o kese jari won o si nibi awon alaga bage bi awon alafarase awon foju ti o won mo pe won foju won o wa ina wa majo eya iparun ise nise titi ayeraye ika abamo awa wa lenu opolopo ani kin mo kin se bi won ti wi kin mo kin se atunse kin mo kin gbadura kin mo kin gba agbayori lati bo lowo ese eti an so yi ni awon angeli ni won ba mu loti ati yawo re ati awon omo mejeje o ya e jade won ba nlo won ba nlo won e ma boju won yo e ma boju won yo ina njo e ma se panu o iyawo ba nro wi pe ah so gbogbo damask late gbogbo bata onile gbogbo bolu gita nko sese o pari niyan gbogbo eta fi igba ati akoko kojo ni iseju kan bi ise eyan ise atodumodun bo se njona niyan abi ere ni abi awada ni abi ati enlala ni a si je omugo a ju kini ile be won si ni e ma boju woyin ta ba ti e boju woyin nko kilo ma sele o ba don tan bo ti boju wayin o ba di awon iyo
2: iwo na wo ara mi lo tin lo ni waju o ri wi pe ko gbo iro ese yawo mo
1: o mo wi pe nkan kan ti sele ko si to be lati boju wayin ah oni lo ri lo so fun wa pe eh kin de te wa seko ibeli iyawo mi ni o je kin wa joko be
2: eh sister
1: ke a de ri yin e wa seko bibeli ojo nlo e wa gba laye wa e je ko ko wa ninu okan yin ha okan mi ni o je kin wa joko be ojo kan nbo to ni mo oko to ni mo aya ni ti no ba njo ti ya nje eyan ti won pa yin keke ti won sise oro ti won so pe omi o oro oro ah ko se nta tu enikan lara tori pe ojo anu ati koja patapata
2: o de wa gbala e ku wa la wa yori ko si ni gbala ki wa e ko yi pada ah iyawo mi keji ni ko ni ju mi le o feran mi pupo pupo ah ife orun apadi ni
1: bo se boju wa yin niyan o ni Jesus ba wa ran wa leti ki Jesus ko to lo wi pe eran ti aya lo ti o eran ti o eran ti o mu nbo o ni akoko ti Jesus ba nbo opolopo ni o da bi aya lo ti adura mi ni pe ko ma se pelu won oni ti ihinrere ti an so nipa eyi ihinrere wi pe okunrin kan aya kan bi o ba farasin o farasin fun awon ti o sonu ese ikeni ninu awon eni ti olorun aye yi ti so okan won okan won ti ko gbagbo di afoju ki imole ihinrere kristi ti o logo eni ti se aworan olorun ki o ma se mole ninu won mo n gbadura fun pe ki o ma se pelu won ihinrere ti o logo yi oro olorun ti o ma n weni mo ti o ma n gba ese lowo eni oro olorun ti o ma n fi iye eni pekun jin ki onikaluku ti o ba gbagbo ki o le je ti enikankan wa ṣugbọn so fun wa wi pe ti ihinrere ti a n waasu re ẹkọ ọrọ ọlọrun ti o ma n tun aye ẹni ṣe ti o ma n yi ni pada ẹsẹ ìkẹrìnlá ẹjọ wọn si afọjú ti n fọnà afọjú ni wọn o mọ

0: àwọn tí ó fi ibi pe rere, àwọn tí kò rí ìmọ́lẹ̀ ògo ti ìhìn rere, àwọn wọ̀nyí ni afọ́jú. Ṣùgbọ́n a ní ìlérí Jésù Kristì wípé òun ni ó wá mú ìríran, ìtúnríran bá àwọn afọ́jú. A sì ń fẹ́ ka Máàkù orí kẹwàá yìí láti mọ báwo ni Jésù Kristì ṣe ń ṣe irú nǹkan bẹ́ẹ̀, bó bá jẹ́ afọ́jú, bó bá jẹ́ ẹlẹ́ṣẹ̀, bó bá jẹ́ ẹni tí ó ní ìlò ìgbàlà tí Jésù Kristì mú wá wò láti ẹsẹ̀ 46:46. Máàkù orí kẹwàá ẹsẹ̀ 46. Wọ́n sì wá sí Jericho. Bí ó sì ti ń jáde kúrò ní Jericho pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àti ọ̀pọ̀ àwọn ènìyàn, Bartimeo afọ́jú, ọmọ Timeo jókòó lẹ́bàá ọ̀nà, ó ń ṣàgbé rántí o. Gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀ ni wọ́n máa ń ṣàgbé. Bó jẹ́ obìnrin, a máa tọrọ owó lọ́wọ́ àwọn ọkùnrin. Bó jẹ́ ọkùnrin, a máa wáṣẹ́ kiri pẹ̀lú àbẹ̀tẹ́lẹ̀. Gbogbo afọ́jú pátágbá ló ń ṣàgbé. Àwọn ẹlẹ́ṣẹ̀ tí ìmọ́lẹ̀ ìhìnrere ò tí ìmọ́lẹ̀ sí lójú, wọ́n máa ń ṣàgbé. Nígbà tí ó gbọ́ pé Jésù ti Nazareti ni, ó bẹ̀rẹ̀ sí kígbe lé ohùn rárá wípé, Jésù, ìwọ ọmọ Dáfídì, ṣàánú fún mi. Bí a bá ń gbàdúrà, àwọn ẹlòmíì, wọn ọmọ bá ti gbàdúrà, wọn á dákẹ́ síbẹ̀. Bó bá dákẹ́, Yorùbá sọ fún wa wípé tara ẹ̀ á bá ẹ dákẹ́. Ó ní ṣùgbọ́n tí ẹlẹ́ṣẹ̀ bá mọ ẹ̀ṣẹ̀ rẹ̀ kì í pẹ́ lórí ìkúnlẹ̀. Bó bá kígbe tan Ọlọ́run wá, tó sọ fún Ọlọ́run wípé ẹlẹ́ṣẹ̀ ni mí, tó ti jú, tó sọ fún Ọlọ́run bó ṣe jẹ́ ilé ẹ, ọ̀nà ẹ, ìwà ẹ, ìrìn ẹ, ìṣiṣẹ́ ẹ, tó sọ gbogbo ẹ̀ pátápátá fún Ọlọ́run, tó kígbe lé ohùn rárá wípé ṣàánú fún mi, ìwọ ọmọ Dáfídì, ṣàánú fún mi, ẹlẹ́ṣẹ̀ ni mí, ojú mi fọ́ sí ògo rẹ̀, ojú mi fọ́ sí ìhìnrere, ojú mi fọ́ sí ẹ̀kọ́ tí ó yè kóró. Ní ẹsẹ̀ 46, ọ̀pọ̀lọpọ̀ sì bá a wí kí ó pa ẹnu rẹ̀ mọ́. Bọ́n ṣe ń bá ewé nìyẹn, bó bá délé nsìn, ó ṣeé ṣe kí ọkọ kí ó ti tilẹ̀kùn kó mú kọ́kọ́rọ́ kó lọ, wàá kanlẹ̀kùn títí tí. Bó bá sì dé, agbẹ̀yìn kò lè wọlé, a rọra wọlé. Ìfọ́jú ọkàn ni ìwọ tó wá kọ́ béèyàn ṣe ń ṣe oore fún ọkọ, béèyàn ṣe ń tọ́jú ọkọ, béèyàn ṣe ń fẹ́ràn ọkọ, tọ́kọ́ wá rò pé ó lọ ṣe nǹkan tí ò dáa tó tún tiẹ̀ mọ́ta. Bí ò bá jẹ́ ìfọ́jú ọkàn, ìwọ tó wá wá bí Jésù bí a ṣe ṣe ọ́ lóore àti ilé rẹ ní rere, ṣùgbọ́n tí ọkọ tí ò yé òye. Tá a sì sọ fún ọ wípé, jókòó, bó bá fẹ́ kí ilé kó gba ẹ̀mí pẹ̀lú ẹ, yé gbàdúrà, yé lọ sẹ́kọ̀ọ́ bíbélì. Bíbélì tiẹ̀ ti pọ̀ jù, ọ̀sán bíbélì, òru bíbélì, àárọ̀ bíbélì, kí ló dé tó bẹ́ẹ̀? Ìyá ẹni pẹ̀kún ló dé tó bẹ́ẹ̀? Wọ́n á sọ fún ọ, pa ẹnu rẹ mọ̀, ìwọ lò ò ní panu mọ̀. Ṣé o mọ ibi tó ti ń bọ̀ sí, mọ ibi tó ń lọ? Àbó mọ ibi tó ń lọ? Ìjọba Ọlọ́run la fẹ́ lọ. Bó jẹ́ ọmọdé nílé ìwé ni, bó bá ti ń képe Ọlọ́run wípé afọ́jú ni mí fi ọ̀nà han mi, làmí lójú ni bàbá àti ìyá ti ń sọ pé gbọ́ o. Tó bá jẹ́ ti ọ̀rọ̀ ìhìnrere, ti ọ̀rọ̀ ìgbàlà ni, ilé ìwé ẹ àádẹ́kùn ẹ̀. Kékeré nìyẹn, Bíbélì ní bí ìyá àti bàbá bá kọ̀ mí sílẹ̀, Olúwa yóò tẹ́wọ́ gbà mí. Bó o sì jẹ́ ọmọ níbi iṣẹ́, bó ti ń di 5:00 to 5:30 ló ń sọ fún ọ̀gá ibi iṣẹ́ pé mo ń lọ sí ẹ̀kọ́ Bíbélì, ló sọ wípé àyè má gbà ẹ́ o, níbi iṣẹ́ mi ló ti ń sọ pé ó ń lọ sí ẹ̀kọ́ Bíbélì, àwa ta wá kù sẹ́nu iṣẹ́ kọ́, àwa ẹlẹ́ṣẹ̀. Mi ò sọ bẹ́ẹ̀ o, èmi ẹlẹ́ṣẹ̀ mi fẹ́ lọ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, bẹ́lẹ́ṣẹ̀ ṣe nígbàlà. Tó o bá lọ, kò fọ̀ ń ṣọ̀hún, àárọ̀ la má wá síbi iṣẹ́ o, ṣe o gbọ́? O sì gbé Bíbélì ẹ, ò ń bọ̀. Ìgbà tó bá sì dé láàárọ̀, a ní kó lọ gba ìwé lọ́wọ́ ẹni tó ń gbé lọ́dọ̀ ẹ̀ wípé tíbí bá máa wọ̀ fún ẹ gẹ́gẹ́ bí ilé iṣẹ́, ẹ̀kọ́ Bíbélì yẹn ò ní lọ mọ́. Wọ́n sọ fún ẹni yẹn pé kó dákẹ́ àdúrà gbígbà, kó dákẹ́ láti máa wá ìrànwọ́ lọ́dọ̀ Ọlọ́run ẹlẹ́dàá rẹ, àwọn ò sì lè ràn ọ́ lọ́wọ́. Bórí ẹ bá yí níbi tó wà yẹn, wọ́n á fọ́ tiẹ̀ jáde, gba tan ba ti gbe ede bi don don don titi ti iya e papa ma so pe bo ti e ku papa o san wahala ti poju bara e o da bo nya gbe sori ibusun e gba tan ba ti ye aso e pada le meji ti gbogbo irunku na ma so pe bo ti e ku papa a kan le fowo ara wa pa ni bo si ku bon fe si e be ni kan fe ti won sinu ah o sora e o fe ti mi sinu koto ni e se bo fe ran e se bo so pe bi nanjo ma ba lo bojo nro emi pelu e ni airo o ki se ti ku o awon ore ti o fe ko ni gbala niyan awon to npon le loni bo ba ti ku pa bo ba ti ku ba e to ti pajude na ti wa iwe account owo e na ti so pe ki lo fi le bo ba fi nkan sile ton ri 10 naira ninu won ni alakori o ti fun church ni gbogbo e owo ni won wa oro kan fena owo e na fena bo ba dola to nda to lenu e ti gbogbo apa e otun ti gbogbo e ro won ni wale e mo awon ton fe ko gbadura bi wahala ba si di olorun nikan lo le ran o lowo won o si ni je ko kepe olorun to le ran o lowo o je ju won le wo ese ti anka opolopo si ba wi pe ki o pa enu re mo sugbon o si ki gbe ju be lo iwo omo dafidi saanu fun mi jesu si dese duro o si pase pe ki a pe wa won si pe afoju na wa won si wi fun pe tuju ka dide o npe o o si bo ewu re sonu o dide o to jesu wa kini ti to bo ewu e sonu o fe lo ri oba awon oba oluwa awon oluwa aso edoti aso ese aso buruku o yan sonu aso akisa aso egbin o yan sonu kuro lokan e bo tin lo ba olorun to so pe olorun saanu fun mi to so pe jesu pe o fe gbokan ela be ni gbogbo aso ero to npa tele tele aso ese aso rinde oru gbogbo eto oni tele tele oyan gbo esonu ijewo ese niyan o npo ese sile nitori pe oba awon oba ki lajuri ese gbogbo egbin gbogbo idoti to wa ni gbesi aye e wa ko won sile bo ba nbo lodo jesu jesu si dahun o si we fun pe kini iwo fe ki emi ki o se fun o afoju na si we fun pe raboni olukoni ki emi ki o le riran jesu si wi fun pe ma lo igbagbo re mu o larada loju kan na o si riran gba to si riran tan o ba n wale asewo kakiri mo se bi awon ti won lo si lesin e mo lo si ipade ta gbangba mo ti ba jesu pade won na ba jesu pade won tun bona le ti ile oti lo mo ba jesu pade irede oruko ju won le iyen o ba jesu pade o si won wa ni oni o si riran o si n to jesu leyin ile ona mo gbagbo wi pe loni bi olorun tin la o loju emi to n fi ire han to n dari ese re je o to n wo ese re nu to si n so wi pe lo ki o ma riran eni to ba riran bo ti n ka bibeli a ma ye o ife bibeli a wa lokan e oro ihin rere eko to ye koro a ma dun mo bọ́n sọ pé ìyàwó méjì ò da gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run èyí kejì tó ti fẹ́ ṣe kejì ló ti ń béèrè àmọ̀ràn wípé kí ni kí n ṣe bọ́ọ̀ ni kí n ṣe sọ fún kó lè lọ bí ọlọ́run sì ti ń dáríjì ọ̀bẹ́ ló ń fi agbára fún ọ máa lọ má ṣe dẹ́ṣẹ̀ mọ́ ìgbésí ayé ayípa bó ti ń jà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ò ní lè jà mọ́ bó ti ń búyàn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ èébú adé ohun ìríra fún ọ bó ti ń wọ aṣọ tí ó bò tì ju tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó ń fi òhò rẹ hàn gbogbo àṣírí ara ẹ tó ń fi àwọn ọkùnrin àbí àwọn obìnrin ẹlẹgbẹ ẹ bó bá ti ń dẹ́ ní ìgbàlà bẹ́ẹ̀ ló ń bo ìhòhò rẹ gbogbo ọ̀ṣọ́ ayé tó kọ́kọ́ra tẹ́lẹ̀ tẹ́lẹ̀ èyí tí èṣù bẹ́ẹ̀ ọ níṣẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó ń fi àwòrán èṣù hàn bó ti ń ní ìgbàlà bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ ló ń di ìríra sí ọ àwọn èèyàn tán bá rí ẹjọ́ kejì wọn á sọ pé ṣé o sí nǹkan o wà ní kò sí nǹkan wà ní kí ló dé tán sọ bẹ́ẹ̀ wọ́n á ní oyí padà ni ògo jésù ẹ wà jésù nìyẹn a ní èyí tẹ́ kó gbogbo èyí tẹ́ ń kó sétí ńkọ́ àti handcuff tẹ́ ń kó sọ́wọ́ ṣe mọ èyí tán fi ń di àwọn ẹlẹ́wọ̀n wọ́n á fẹ́ mú ọ lọ sínú black maria èyí tán kó sọ́wọ́ àti okùn tá ń so mẹ́ran lọ́rùn tó ń kó sọ́rùn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wà á ní ọlọ́run ti já okùn kúrò lọ́rùn mi èyí tán kó sẹ̀sẹ̀ nǹkan pátápátá lọ́lọ́run ti já kúrò ara mi wa mo ara mi fuye gbogbo ere isu patapata ati lori bed ni o ati labe bed ati eta so moju window ati eta so sonu ati eta fi si ka wo gbogbo e patapata ni mo ti yan sonu eje jesu ti we mo ti di mimo nisisin oju mi la daada e ti mo ro pe ko si nkan to buru nu e tele tele gba ti mo je afoju nsin mo mo pe nkan buru nu e igbala mi yen o bokunrin bi jesu ti nla loju be lo nju awon nkan to ti koja loju won sile lo ntele jesu bo ba gbadura loni to so fọlọrun wo pe lami loju dare ese mi ji mi bọlọrun ba ti dari ji o tele tele ko ma dupe lowo olorun bo ba ti ni igbala iso di mimo lo tele wa ma ni olorun so kan mi di mimo gbogbo igbesi aye wa ko le olorun lo patapata pe ona ti eni mo fe rin ife eni mo fe se ise eni mo fe se bo ba tin so be ina lati orun wa eje jesu a so kan re bi mimo bo ba si tin so kan e di mo be lo nbere fun agbara mimo ti a fi agbara kun o lati se ise isin ti o tona bo ba ti ni igbala ko so fọlọrun a gba okan re la a si se oloju ti emi emi wi pe mi o ni lo eko yin rere o je ki o je ti wa ori kunkun ati agidi iyan jija ati ote lilodi si oro olorun o je ki eyi ni ki o je ti wa bi o se ti wa ni awa ni o fun ni okan ti o ro ti o nfe gbo ti o nfe gba ti o nfe gbagbo baba nitori iru anu yi nitori o da wa lola be gba pe ati yin wa anbe o gege bi o ti je ki o ye wa wi pe iya ise ipanu ati idajo wa fun awon ti o ku ni ko ifoju won awon ti olorun aye yi fo loju awon ti ohun oso aye irin aye iwa aye ti o ra ni iye o n je ki o di mo fun a wi pe idajo n bo fun won nje a nbe o wi pe gbogbo awon ti o ti gbo oro yi ti won sin ronupo ada tokan tokan ti won bebe fun ore ofe ati anu lati odo re ti won sin fe idariji ni ekun rere fi fun ni oruko jesu sanu fun onikoloko wa nje gbogbo awon ti o ti yi pada awon to ti dari ese won ji a nbe o wi pe iwa won igbesi aye won je ki o di otun iyi pada to to lati oke wa je ki o je ti won okan to n korira ese emi ti o n sa fun ese nigba gbogbo nibi gbogbo je ki o je ti olukuluku wa ni oruko jesu a mọ̀ pé bí a ti ń padà lọ sí ilé àwọn tí wọn ò fẹ́ lọ jọba ọ̀run tí wọn ò sì fẹ́ ká lọ àwọn tí wọn máa ń pani lọ́kàndà àwọn atanijẹ àwọn afọ́jú tí wọ́n ń fi ọ̀nà han afọ́jú ó ṣeé ṣe kí wọn kí ó fẹ́ dá a padà ní ojú ọ̀nà yín rere yìí bàbá yọwá kúrò lé ọwọ́ wọn bí wọn bá ti ń sọ̀rọ̀ tí wọn fẹ́ pa wálé ọkàndà jẹ́ kí ẹ̀mí rẹ kí o ṣe ààbò fún wa ìpinnu tí a ti ní pẹ̀lú rẹ láti wà pẹ̀lú jésù kristi títí dé òpin má jẹ́ kí a yẹ ìpinnu yìí ní orúkọ jésù pa wá mọ bí a ti ń lọ pèsè ọkọ̀ fún wa bí a ti ń lọ ṣàmọ̀nà wa ní ibi owó tá ń lọ a sì ń bẹ ọ wípé gẹgẹ bí a ti di ẹni ìgbàlà àwọn tí o ti gbàlà àwọn tí o ti dárẹ ẹsẹ wọn di àwọn tí o ti sọdẹ ẹdá titun a ń bẹ ọ wípé lẹsẹkẹsẹ tí o ti ń ṣeṣẹ yìí ní ọkàn wa ni ká máa di ajín rere láti sọ ìtàn àgbélébù fún àwọn ẹlòmíràn a dúpẹ́ pé o ti gbọ́ ní orúkọ jésù kristo olúwa wa.
1: Epistle kejì ti Paul apostle sí àwọn ará Kọ́rìntì orí 5. Nítorí àwa mọ̀ pé bí ilé àgọ́ wa ti ayé bá wó, àwa ní ilé kan láti ọ̀dọ̀ Ọlọ́run, ilé tí a kò fi ọwọ́ kọ́ ti ayérayé nínú àwọn ọ̀run. Nítorí ní tòótọ́, àwa ń kérora nínú èyí, àwa sì ń fẹ́ gidigidi láti fi ilé wa láti ọ̀run wá wọ̀ wá. Bí ó bá ṣe pé a ti wọ̀ wá ní aṣọ, a kì yóò bá wa ní ìhòhò. Nítorí àwa ti ń bẹ nínú àgọ́ yìí ń kérora ní tòótọ́, ẹrù ń pa wá. Kì í ṣe nítorí tí àwa ń fẹ́ jẹ́ aláìwọṣọ, ṣùgbọ́n kí a lè wọ̀ wá ní aṣọ, kí iyè kí ó lè gbé ara kíkú mi. Ǹjẹ́ ẹni tí ó ṣe wá fún nǹkan yìí ni Ọlọ́run, ẹni tí ó sì ti fi àkọsọ ẹ̀mí fún wa pẹ̀lú. Nítorí náà, àwa ní ìgboyà nígbà gbogbo. Àwa sì mọ̀ pé nígbà tí àwa ń bẹ ní ilé nínú ara, àwa kò sí lọ́dọ̀ Olúwa. Nítorí pé nípa ìgbàgbọ́ ni àwa ń rìn, kì í ṣe nípa rere. Mo ní àwa ní ìgboyà, àwa sì ń fẹ́ kí a kúkú ti inú ara kúrò, kí a sì lè wà ní ilé lọ́dọ̀ Olúwa. Nítorí náà, àwa ń dùú pé bí àwa bá wà ní ilé tàbí bí a kò sí, kí àwa kí ó lè jẹ ẹni ìtẹ́wọ́gbà lọ́dọ̀ rẹ̀. Nítorí pé gbogbo wa kò lè ṣàì má fi ara hàn níwájú ìtẹ́ ìdájọ́ Kristi, kí olúkúlùkù kí ó lè gba nǹkan wọn nì tí ó ṣe nínú ara, gẹ́gẹ́ bí èyí tí ó ti ṣe, ìbá ṣe rere, ìbá ṣe búburú. Nítorí náà bí àwa ti mọ ẹ̀rù Olúwa, àwa ń yí ènìyàn lé ọkàn padà, ṣùgbọ́n a ń fi wá hàn fún Ọlọ́run. Mo sì gbàgbọ́ pé a sì fi wá hàn lé ọkàn yín pẹ̀lú. Nítorí àwa kò sì ní tún máa yin ara wa sí yín mọ́, ṣùgbọ́n àwa ń fi àyè fún yín láti máa ṣògo nítorí wa. Kí ẹ lè ní ohun tí ẹ fi dá wọn lóhùn, àwọn tí ń ṣògo lóde ara kì í sì ṣe ní ọkàn. Nítorí náà bí orí wa bá bàjẹ́ fún Ọlọ́run ni, tàbí bí iyè wa bá wálẹ̀ fún yín ni. Nítorí ìfẹ́ Kristi ń rọ̀ wá, nítorí àwa rò báyìí pé bí ẹnìkan bá ti kú fún gbogbo ènìyàn, ǹjẹ́ gbogbo wọn ni ó ti kú, ó sì ti kú fún gbogbo wọn. Pé kí àwọn tí ó wà láàyè kí ó má sì ṣe wà láàyè fún ara wọn mọ́, bí kò ṣe fún ẹni tí ó kú nítorí wọn tí ó sì ti jíǹde. Nítorí náà láti ìsinsìnyí lọ, àwa kò mọ ẹnìkan nípa ti ara mọ́. Bí àwa tilẹ̀ ti mọ Kristi nípa ti ara, ṣùgbọ́n ní ìsinsìnyí, àwa kò mọ̀ ọ́n bẹ́ẹ̀ mọ́. Nítorí náà bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ó di ẹ̀dá tuntun. Ohun àtijọ́ ti kọjá lọ, kíyèsí wọ́n sì di tuntun. Ohun gbogbo sì ti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ẹni tí ó sì ti pàṣẹ Jésù Kristi bá wa làjà sọ́dọ̀ ara rẹ̀, tí ó sì ti fi iṣẹ́ ìránṣẹ́ ìlàjà fún wa. Èyí ni pé Ọlọ́run wà nínú Kristi, ó ń bá aráyé làjà sọ́dọ̀ ara rẹ̀, kò sì ka ìrékọjá wọn sí wọn Ọlọ́run, ó sì ti fi ọ̀rọ̀ ìlàjà lé wa lọ́wọ́. Nítorí náà, àwa ní ikọ̀ fún Kristi, bí ẹni pé Ọlọ́run ti ọ̀dọ̀ wa ṣìpẹ̀ fún yín. Àwa ń bẹ̀ yín nípò Kristi, ẹ bá Ọlọ́run làjà. Nítorí ó ti fi ṣe ẹ̀ṣẹ̀ nítorí wa, ẹni tí kò mọ ẹ̀ṣẹ̀ kẹ́ṣẹ̀ rí, kí àwa lè di òdodo Ọlọ́run nínú rẹ̀.
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, a dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ wípé àwa sí iwájú yín nísinsìnyí kí a ba lè jẹ oúnjẹ ẹ̀mí èyí tí múni dàgbà, èyí tí fúnni lágbára, kí a ba lè ní agbára àti okun láti dojú ìjà kọ ẹ̀ṣẹ̀, èṣù àti ayé, àti wípé kí a ba lè ja àjàṣẹ́gun ní ìrìn àjò wa sí ìlú ọ̀run rere. Bí a ti wá lónìí, a ń gbàdúrà wípé ẹ ó kọ wa láti inú ọ̀rọ̀ yín, ẹ ó sì fún wa ní okun àti agbára, oore ọ̀fẹ́ àti iyè nítòótọ́, kí a ba lè gbé ìgbésí ayé èyí tí ó jẹ́ ìtẹ́wọ́gbà níwájú yín. A dúpẹ́ wípé ẹ ti gbọ́, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Lónìí, ẹ̀kọ́ wa wà nínú Kólósè orí kẹta, ẹsẹ̀ ìkẹrìndínlógún àti ẹsẹ̀ ìkẹtàdínníogún. Kólósè orí kẹta láti ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristi máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀ nínú ọgbọ́n gbogbo, kí ẹ máa kọ́, kí ẹ sì máa gba ara yín ní ìyànjú nínú sáàmù àti orin ìyìn àti orin ẹ̀mí. Ẹ máa fi oore ọ̀fẹ́ kọrin lé ọkàn yín sí Olúwa. Ohunkóhun tí ẹ̀yin bá sì ń ṣe lé ọ̀rọ̀ tàbí ní ìṣe, ẹ máa ṣe gbogbo wọn lé orúkọ Jésù Olúwa. Ẹ máa fi ọpẹ́ fún Ọlọ́run Bàbá nípasẹ̀ rẹ̀. Gbogbo ìwé Epístélì ti Pọ́ọ̀lù àti ti àwọn Àpọ́stélì ìyókù ni wọ́n kún fún ẹ̀kọ́ àti ìtọ́ni
3: lori bi a se le gbe igbesi aye onigbagbo awon aposteli ati iranse olorun ninu ijo ti majemo titun ni won mo we pe a gbe won dide fun ase pe awon eniyan mimo fun ifese mole ati idagba soke eya ara kristi awon episteli ti a se ko won yi ni won kun fun eko fun awon omo olorun eko fun awon eniyan mimo nigbati eniyan ba ti di omo olorun o nfe eko opolopo ni ko mo we pe bi a ba di omo olorun we pe ani lati ma ko eko bibeli oni aseri we pe opolopo ni ko wa ni ki wa si eko ojo aje o ye ki a mo we pe bi a ba ti di omo olorun a se de ajogun pelu awon eniyan mimo eko se pataki fun wa eyi ni awon episteli yi ni won so fun wa we pe awon eniyan mimo won nilo eko ki se be nikan awon episteli ti a ni ti a ti fi fun wa ninu majemo titun won fi itoni fun awon ope won se atunse awon eko ti awon eniyan ti ni sugbon ti o je eko ti o lodi won si mu idaniloju wa fun awon ti okan won pororo won mu idaya po kuro won je ki a di eni ti o le mu okan le nitori be ni o sese pataki we pe ke a ma ko eko pataki awon eko ti a si nko ninu awon episteli won yi o je ki awa ti a je onigbagbo awa ti a ti tele kristi ke a ni aworan kristi gege bi ati ko wa ni ana nipa nini tabi sise alabapin aworan olorun ti o ba wo awon episteli won yi daradara o ri wi pe won ko fi aye sile fun awon ero ogbon ti aye tabi itan aye baye yala ti awon Jew tabi ti awon keferi ohun ti awon nkan wonyi nko wa awon episteli wonyi won nko wa nipa iwa onigbagbo nipa bi a se le gbe igbesi aye kristeni tooto ti iwa mimo yo wa ni igbesi aye wa ti a gbe igbesi aye ti o te olorun lorun eyi ni ati ka loni ninu ese ikerindinlogun ati iketadinlogun a ma wo ohun meta pataki ikini oro olorun ninu okan oro olorun ninu okan awon elomiran won ni oro olorun ninu ile sugbon won ko ni ninu okan won elomiran ti le sese ki o ka ni akasori sugbon won ko ni ninu okan won sugbon fe wo oro olorun ninu okan ikeji fifi ogbon ti emi si ise fifi ogbon ti emi si ise iketa ipinu ti o wa lehin awon ise wa eyi ni awon ipinu ti a ma ni ki a re we pe won ti awon ise wa lehin ikini je ki a wo oro olorun ninu okan wa ki a tun ka kolose ori keta ese ikerindinlogun e je ki oro kristi ki o ma gbe inu yin le opolopo ki a duro nibe na e je ki oro kristi ki o ma gbe inu yin li opolopo o ti an so fun anihi a fi okan wa a fi se bi ile ti o ni ilekun a si so wi pe ki a gba oro olorun ni ki se gege bi alejo ni kan soso sugbon ki a gba oro olorun si ile gege bi alabagbe pelu wa wi pe ki a silekun fun oro olorun ki o ba le wole wi pe ki a fi aye fun oro olorun ki o ba le ma ba wa gbe wi pe awon ohun miran ti won ti joko si ori ijoko ni arin okan wa ki a je ki won ki o dide nitori pe oro olorun ti o ga ju won lo oro olorun ti o lagbara ju won lo oro olorun ti o gbon ju won lo oro olorun ti o ni itoni ju won lo o fe wole nitori be awon ohun miran awon ero miran awon oro miran awon ise miran ti won ti fi okan wa se bugbe tele tele we pe ki a je ki won ki o jade ki a wa gba oro olorun laye lati joko ninu okan wa e je ki oro Kristi ma gbe inu yin eyi ti an so fun wa yi o je ki o ye wa wi pe ipele ati okuta igun ile ti ojulowo ni igbesi aye Christiani igbesi aye onigbagbo bi abasi fe gbe igbesi aye onigbagbo bi aba fe se rere ti a fe se daradara ani lati mo oro Olorun eti o ti odo Kristi wa nitori pe Kristi ni otito iye ati ona o si ye ki a mo we pe bi a oba fe ma subu ki a ma kose ninu okunkun ani lati gba imole ninu okan wa laaye ninu okan wa eyi ni ni imole aye ti se Jesu Kristi lati je eni ti o lagbara eni ti o lokun eni ti o rin gege bi rin ihin rere ti o si rin gege bi ododo ani lati ma je oro Olorun nigba gbogbo nitori wo pe oro Olorun oun ni oun je iye eyi ni a fi so fun wa pe e je ki oro Olorun ki o ma gbe inu yin li opolopo oni lati fi aye gba oro Olorun ki oro Olorun ki o to le ma gbe inu re nitori pe oro Olorun ki se bi abere ti a ma ngun fun omode ti a o pe awon agbalagba wo pe ki won ki o di omode yi mu ki a se fi agbara ati ipa mu won lati gba abere yi oro Olorun ki fi be wole nitori be bi a o ba gba oro Olorun laaye ki a pe wole ki a ka ki a je ki a fun laaye ninu okan wa oro Olorun ki yo le raye ninu okan wa nitori be o nbe wa o si nro wa wi pe awa ni ani lati silekun awa ni ani lati le awon kan ti o wa ninu okan jade ki a si gba oro Olorun lati wole ki o ba le ma ba wa gbe ninu aye ti a wa yi opolopo oro yato si oro Kristi ni a ma ngbo awon oro ti mu ki okan pororo oro ti toni je yato si eyi opolopo awon eke woli ni won wa ni arowo to wa ti won ma soro ti ko mu ere wa oro ti ki se ni lanfani oro ti ma mu ni sina e ni afini lati gba oro Olorun laaye ninu okan wa satani pelu eyi ni esu fun ara re o ma nje eni ti ma so kelekele sinu okan wa awon oro ti o le gbe ni sobo awon oro ti o le koni lese awon oro ti o le mu ki awon omo Olorun ki o sina tabi ti o le mu ki awon ti won je won sese ni igbala ti won o ti duro daradara ti o le je ki won ki o sina nitori be ni ani lati gba oro Olorun laaye lati ma ba wa gbe be a ba fe ni okun be a ba fe ni abo oro Olorun yi ni ani lati gba laaye ninu okan wa yi ni a fi so wi pe e je ki oro Kristi ki o ma gbe inu yin li opolopo an so wi pe ki o ma gbe inu wa eyi ni bibeli je ki o ye wa wi pe inu okan wa ni ani lati gba oro Olorun si inu okan wa ni oro Olorun ni lati ma gbe je ki a wo Deuteronomy ori kefa ese kefa ati oro won yi ti mo pa lase fun o le oni ki o ma wa le aya re eyi ni ni li okan re awon omo Israeli won lo si ile awon omiran ile ti o je wi pe awon dabi elenga loju awon ti won lo ba loju awon oba Jericho ati awon oba miran awon wonyi won lo si ile won awon oba wonyi ti o wa ni ile Kenani o sese ki won ki o ma soro ti o le daya foni oro ti o le banilero oro ti o le je ki o dabi eni we pe ki a pada sibi ti a ti n bo sugbon Olorun so fun o we pe ati oro wonyi ti emi pa lase fun yin le oni ki o ma wa li aya yin ki o ma wa le aya re nitori be o ye ki o ye wa we pe bi Philistine ti le n soro bi Goliath bi o ti le n soro bi awon olugbe Kenani bi won ti le n soro bi awon ara Hiti tabi awon ara Jebusi tabi awon keferi bi won ti le n soro ohun kan la gbodo ma se fun wa ki a ma fi eti si ohun ti awon keferi n so ke ma fi eti si ohun ti awon elese nso ke ma fi eti si ohun ti awon ota nso ke ma fi eti si ohun ti awon ajoji si hin rere ohun ti won so ke ma fi eti si ohun ti awon apeyinda ti won so ke ma fi eti si ohun ti awon omo nina kuna ti won ti rin jina rere si ijoba orun ke ma fi eti si ohun ti won so oro olorun oro ti a ngbo oro inu bibeli oro ti o ni iye oro ti o ni agbara oro ti o ni imisi oro ti o ni ireti oro ti o ni alafia oro ti o ni awon ileri lati odo olorun wa oro yi ni ki o ye ki a fi eti si ati oro won yi ti mo pa lase fun o le oni ki o ma wa le aya re bi a ba se yi a o ri wo pe a o ni isegun bi a ba se yi a o ri wi pe agbara yo wa ninu wa bi a ba se yi a o ri wi pe a o le ma rin irin ododo a o le wa ni iwa mimo sugbon bi a ba nro awon oro miran bi o ba je awon oro miran ni o wa ni o kan aya wa awon oro won yi o daju won o gbe wa subo je ki n fo ni apere boya o ti ni ore abani dese tele tele gege bi obirin omokunrin yi o se je eni ti ejo rin rin kunrin ti ejo nse ife ku fe tele tele sugbon o ti di onigbagbo nisinsin yi bi o ti di onigbagbo nisinsin yi omokunrin yi o tun ko iwe ranse si o o tun so awon oro ife ku fe we pe ke tun jo ma rin irin ti ko bojumo ke tun jo ma rin papo bi o ba ronu si awon ileri ti o nse fun o awon ti o nso fun o awon oro ifekufe ti o nso o daju wi pe o subu sugbon bi o ba feti si bi o ba je ki oro olorun ki o ma gbe inu okan re oro kristi ki o ma gbe inu okan re o je asegun o le bori esu o le bori idanwo o sese iwo ti o je okunrin ki o je wi pe enikan ti wa ti ejo rin rin kunrin tele tele sugbon o ti ju sile nitori wi pe o ti di omo olorun bi o iru eni be bi o ba wa ba o o sese ki o ma so oro idewo tabi oro idanwo bi o ba feti si awon oro won yi awon oro won yi won lagbara lati gbe osubu sugbon bi o ba ko awon oro won yi sile ti o feti si oro olorun ti o nronu lori oro olorun ti o nsasaro lori oro olorun oro olorun ti o ronu si yi yo fun ni agbara yo fun ni okun yo se je ki o je akoni ninu igbagbo wo orin dafidi ori ogofa dinkan orin dafidi ori ogofa dinkan o kan esan ese ikokanla oro re ni mo pamọ le aya mi ki emi ki o ma ba se si o oro re ni mo pamọ le aya mi ki emi ki o ma ba se si o bi o ba je olopa ti o se je eni ti o wa ni ihin rere o ti ni igbala o si mo oro olorun o fe ma gba owo eyin tabi owo abetele bi o ba feti si oro awon olopa miran ti won o ti di atun bi o sese ki o pada seyin o sese ki o be si ni ko awon ebi ti o ti po sile ki o be si ni ko won je owo eyin ti o ti ko sile ki o be si ni gba sugbon oro re li mo pamọ le aya mi ki emi ki o ma ba se si o o sese ki o je iyawo ninu ile bi o ba feti si ohun ti awon obinrin miran so nigba ti a ba wa ni ile idana o se si oko re o se si olorun o se si ijo sugbon bi o ba ko e ti won so sile bi o ba pa oro olorun mo le aya re oro olorun yi ni o pa omo kuro ninu ese oro re ni mo pa mo le aya mi ki emi ki o ma ba se si o o sese ki o je wi pe laarin oko ati aya ati ni ede ayede die iyawo soro si oko oko si soro si aya se o mo wi pe ni akoko ede ayede bi a o ba sora oro a ma jade lati enu wa lai si wi pe a nse abojuto ohun ti a nso sugbon bi onikaluku ikini si enikeji bi o ba ti bebe wi pe ki a pari awon oro yi bi o ba nronu si awon nkan ti iyawo re so tele tele abi o nronu si nkan ti oko so tele tele oro yi o ni pari o ma da ese ju be lo ni ibinu yo de aran kan yo de ke a ma nodi ke a ma fe ki ara wa yo de tabi ki a ma rin laarin ile gege bi eku si ologbo yo je iwa iru awon eniyan be sugbon bi o ba le awon oro won jade kuro ninu okan re bi o ba gba awon oro ide ayede ninu okan re bi o ba gba oro olorun laaye ninu okan re oro olorun ti o ni ki a dariji ara wa ki a feran ara wa ki a teriba fun oko ki a toju iyawo wa ki a teriba fun awon ti o ju wa lo ki a ni irele enikan si enikeji bi o ba je oro yi ni a n gbe yewo ni igba gbogbo oro re ni mo pa mo le aya mi ki emi ki o ma ba se si o bi o ba je oro yi ni a n ronu le a o re we pe oro yi yo fun alagbara lati rin irin ododo ati lati ri wi pe ko si ikorira ko si ese ni igbese aye wa ye ki a wo romu ori kewa ese ikejo sugbon kile o wi oro na wa leti odo re le enu re ati le okan re eyi ni ni oro igbagbo ti a wa nwa su oni o ye ki oro ki o wa le okan wa ki o si wa le enu wa oro igbagbo ti a wa nwa su gege bi a ba tin gbo iwasu ko ye ki a je ki o gba eti otun wole ki o gba ti o si jade o ye ki a to jo si okan wa oro igbagbo ti a nwa su oro igbala ti a nwa su oro iye ni pekun ti a nwa su oro iwa mimo ti a nwa su o ye ki o wa ninu okan wa o ye ki o wa le enu wa oro ti a ngbo ni ojojo aje oro ti a ngbo ni ojobo oro ti a ngbo ni ojo aiku oro ti a ti gba sinu cassette ti a ngbo ni igba gbogbo o ye ki a to won jo si okan wa eyi ni o je ki a gbe igbesi aye ododo ki a si ma rin dede ni waju oluwa ni waju olorun ninu deuteronomy ori kejo deuteronomy ori kejo ese iketa o si re o sile o si fi ebi pa o si fi mana bo ti iwo ko mo be li awon baba re ko mo ki o le mu omo pe eniyan ko ti pa onje nikan wa laaye bi ko se nipa gbogbo oro ti o ti enu oluwa jade le eniyan wa laaye bi e soro ti a kaye bi o ba ye wa a o din akoko ti a nlo ni ibi ise ni ile itaja a o din ku die ki a le wa si eko ijo eko bibeli ni ojo aje bi ohun ti a kaye bi o ba ye wa bi a ba je ki olorun ki o ko sinu okan wa a o din irinkerindo ti a rin ninu aye a o din iko mo fe lo si abule mo fe lo si yin mo fe lo si ohun eyi ti o je ki a pa eko ojo aje ti o je ki a pa won je a o din won ko a o wa lati gbo oro olorun bi ohun ti a kaye bi o ba ye wa daradara a o pale mo oja ti a n ta ni akoko ti o ye a o wa lati gbo oro olorun ye ki n tun ka si o leti bi mo ti n laaye o o si re o sile o si fi ebi pa o ohun ti a n so fun wa nihin ni we pe olorun din ounje ti ara ko ebi pa wa die ki a ba le fi aye sile fun oro olorun nitori ohun ni ounje emi mo fe ki o wo ara re gege bi eniyan meta ti o wa papo si ojo kan eniyan nipa ti ara eniyan ti okan eniyan ti emi o seese ki o ma yi o o yi olorun sugbon teti sile ninu awon eniyan meta yi o n fi ounje fun ti ara ni igba gbogbo o n bo ara yi ni igba gbogbo ni e meta lojumo ni ojo meje ni ose e je ni igba mokanlelogun ni ose kan ni o n bo ara sise apẹrẹ ti mo n se fun o yi feti sile daradara eni meta ni o wa ni iwaju re eni kan ninu awon meta yi o fun won lounje ni igba mokanlelogun ni ose eni ikeji o fun ni ounje ni ekan soso ni ose nitori wepe ojo aiku nikan ni awon elomiran ni won wa si ile ijosin lati gbo oro olorun ojo aje won o si nihin ojo alamisi e ti se ojobo won o si nihin onje ekan sosho ni an fun iru eni be iketa o ti le fun ni onje kankan rara so fun mi gbati e ti o fi e to je aropo fun ara o ndagba e ti a fun ni onje ekan sosho lose koni pe ku e ti a fun ni onje rara nko iku ti de o ye ki a mo wi pe ara okan ati emi o ye ki a ma bo won ara ki a bo pelu onje ti a nje ti a nfe senu okan ati emi wa ki a ma bo pelu adura ti a ngba pelu isin ti a nsin pelu orin emi ti a nko pelu oro olorun ti a nje pelu oro olorun ti a nfa sinu okan wa ni igba gbogbo sugbon bi a ba ti le ni ki a wa ni ojo aje ati ojo bo ati ojo isinmi e meta lose se e meta yi poju nigba ti o je wipe e meta lojojumo ni a nbo ara o ye ki a fi atunse si awon nkan ti a nse o ye ki a ri wipe a nbo emi ati okan wa pelu onje ye ye ki n tun ka fun ole kan si o si re o sile o si fi ebi pa o o si fi mana bo ki iwo ki o le mo bẹẹni ti iwo ko mo bẹẹni awon baba re ko mo ki o le mu o mo pe eniyan ko ti pa onje nikan wa laaye bi ko se nipa gbogbo oro ti o ti enu oluwa jade le eniyan wa laaye bi aba fe wa laaye ni tooto o ye ki a le ri wi pe a nje onje ti emi onje iye a se fi oro iye yi a n fi bo ara wa ni igba gbogbo bawo ni a se le se yi awon elomiran orin david nikan ni won ma n ka won ma n ro we pe david je eni ti o mo olorun o je eni ti o la inu lemi ni koja o je eni ti o la iponjo koja o je eni ti o wa ni ipo opolopo gege bi baba gege bi oba gege bi jagunjagun gege bi eni ti o wa eni ti o n sa kaakiri ti ota n le kaakiri gege bi eni ti o ni isegun gege bi eni ti o ni awon omo gege bi eni ti o sin oluwa gege bi eni ti o josin gege bi eni ti a pe ni eni bi tinu olorun nitori awon ohun amuye yi ti o wa ni inu david awon elomiran won ki ka nkan miran bi ko se orin david nikan soso sugbon a so fun anihin ni apa ti o gbẹyin ninu ese iketa o ni bi ko se nipa gbogbo oro ti o ti enu oluwa jade li eniyan wa laaye e je wi pe ki se orin david nikan ni o ye ki a ma ka gbogbo oro ti o ti enu oluwa jade awon elomiran ni ti won nkan ti won ma nka ni ewe owe won ki ka nkan miran ewe owe won ni nitori solomon ti o ko ewe owe yi o ni olorun fun ni ogbon ọgbọ́n tí a kò fún àwọn ènìyàn ṣáájú rẹ̀ tí a kò sì fún àwọn ẹlòmíràn lẹ́yìn tirẹ̀ yàtọ̀ sí jésù kristi ọmọ bíbí ọlọ́run nìkan ṣoṣo nítorí bẹ́ẹ̀ lóòrọ̀ lọ́sàn-án lálẹ́ ìgbàkigbà tí wọ́n bá fẹ́ ka bíbélì ìwé òwe nìkan ni wọ́n ń kà àwọn ẹlòmíràn nǹkan tí wọ́n ń kà ni àwọn bíi samueli àwọn bíi chronicle àwọn bíi chronicle àwọn bíi àwọn ìwé àwọn ọba wọn ni nítorí ọ̀pọ̀lọpọ̀ ìrírí ni o wa ninu awon iwe wonyi nitori be ni won se nka awon iwe be won ni opolopo ogun jija opolopo ogbon mebemeye ti a fi jagun ti a fi segun ni o wa ninu awon iwe wonyi nitori be eyi nikan ni awon ma nka awon elomiran ni ti won ofin mewa ti o wa ninu iwe eti mose ko ninu exodus ati ni deuteronomy eyi nikan ni won ma nka ni ti won àwọn ẹlòmíràn tilẹ̀ sọ pé àwọn ò tilẹ̀ ní fi nǹkan wọ̀nyí ṣe àwọn ìwé wòlíì nítorí pé àwọn wòlíì wọ̀nyí lè ṣí lójú láti mọ̀ kí ni ìfẹ́ ọlọ́run láti mọ̀ kí ni ìṣípayá tí wọ́n ní láti òkè wá nítorí bẹ́ẹ̀ isaiah tàbí ezekiẹ́lì tàbí jeremiah tàbí dánielì tàbí hosea tàbí joẹ́lì ni àwọn máa ń kà ní tiwọn ṣùgbọ́n à ń sọ fún wa wípé gbogbo ọ̀rọ̀ tí ó ti ẹnu olúwa jáde èyí ni ó mú kí a wà láàyè àwọn ẹlòmíràn ò jẹ́ mọ̀ wípé wọn kì í ka májẹ̀mú láéláé májẹ̀mú tuntun ni wọ́n máa ń kà ní tiwọn wọ́n máa ń fẹ́ wo ìgbésí ayé jésù ọ̀rọ̀ tí jésù kristi sọ iṣẹ́ ìyanu tí ó ṣe wọn àtẹ̀lé lọ sí galilee níbi tí a ti ń kà á wọn àtẹ̀lé lọ sí jericho níbi tí a ti ń kà á wọn àtẹ̀lé lọ sí jerusalemu níbi tí a ti ń kà á wọn kì í ka gbogbo ọ̀rọ̀ ọlọ́run wọn sọ wípé àwọn fẹ́ mọ̀ nípa jésù sí o mọ̀ wípé àti èyí tí a ń kà láti má jẹ̀mú láéláé gbogbo wọn ni ó sọ nípa jésù kristi àwọn ẹlòmíràn sọ wípé jésù pàápàá ó sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ni mo ní láti sọ tí n kò tí ì sọ fún yín nítorí ẹ kò tí ì lè gbà wọ́n nísinsìnyí ṣùgbọ́n nígbà tí ẹ̀mí mímọ́ bá dé yóò fi òye ohun gbogbo yé yín nítorí bẹ́ẹ̀ wọ́n mọ̀ wípé ẹ̀písẹ́lì wọ̀nyí tí a kọ nípa ìmísí ẹ̀mí ọlọ́run nípa bẹ́ẹ̀ ìpísẹ́ nìkan ni àwọn ń kà àwọn kì í ka nǹkan mìíràn àwọn ẹlòmíràn ìwé ìfihàn nìkan ni wọ́n jókòó tí wọ́n ń kà tí wọ́n ń yẹ̀wò wọ́n ní jésù pápá ti sọ nípasẹ̀ áńgẹ́lì ni fún jọ̀hánù wípé àwọn nǹkan wọ̀nyí ni ohun tí kò lè ṣaláìṣẹlẹ̀ ní lọ́ọ́lọ́ nítorí bẹ́ẹ̀ èyí nìkan ni àwọn ń kà ṣùgbọ́n ohun tí ọlọ́run jẹ́ kí ó di mọ̀ fún wa ni wípé kì í ṣe apá kan bíbélì ni ó yẹ kí a máa kà ní ìgbà gbogbo ó yẹ kí a máa ka gbogbo bíbélì ohun sọ fún wa wípé bí kò ṣe nípa gbogbo ọ̀rọ̀ kì í ṣe májẹ̀mú láéláé nìkan kì í ṣe májẹ̀mú tuntun nìkan gbogbo ọ̀rọ̀ tí ó ti ẹnu olúwa jáde nípasẹ̀ báyìí ni a ó wà láàyè bí o bá wo bí a ṣe ń ṣe níhìn nínú ìjọ wa ó rí wípé bí a bá ń kọ́ ẹ̀kọ́ nínú kólósè bí a ṣe ń ṣe léòní bí a ti ń kọ́ ẹ̀kọ́ nínú kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún àti ẹsẹ̀ ìkẹtàdínlógún bẹ́ẹ̀ ni a ń lọ sínú májẹ̀mú tuntun bẹ́ẹ̀ ni a ń lọ sínú májẹ̀mú láéláé bẹ́ẹ̀ ni a ń lọ káàkiri sí àwọn ọ̀rọ̀ tí a ti pèsè sílẹ̀ fún wa láti ọ̀dọ̀ ọlọ́run wá báyìí ni ọlọ́run fẹ́ kí a ṣe bí a bá ti ń kọ́ ẹ̀kọ́ ní apá kan a ó tún máa fi àwọn apá mìíràn nínú bíbélì a ó fi máa díwọ̀n wọn a ó fi máa ṣe àlàyé wọn a ó fi máa ṣe ìtumọ̀ wọn kí ohun gbogbo tí ó ti ẹnu ọlọ́run wá kí ó ba lè jẹ́ àǹfààní fún ẹnìkọ̀ọ̀kan wa yẹ kí a wo Jóòbù orí ìkẹtàlélógún ẹsẹ ìkejìlá Jóòbù orí ìkẹtàlélógún ẹsẹ ìkejìlá bẹ́ẹ̀ ni èmi kò padà sẹ́yìn kúrò nínú òfin ẹnu rẹ̀ èmi pa ọ̀rọ̀ ẹnu rẹ̀ mọ́ ju òfin inú mi lọ bí a bá ń sọ nípa òfin ti inú ìwọ tí o bá jẹ́ ẹni tí ó gbọ́ Yorùbá dáradára o mọ̀ wípé a ń sọ nípa ohun jíjẹ bí ẹnìkan bá bí o bá ń fẹ́ bẹ ẹnìkan níṣẹ́ bí o bá sọ wípé jọ̀ọ́ jẹ́ kí n lọ tọ́jú òfin ti inú mi ná bí o bá sọ wípé kí ló ń sọ fún mi a sọ wípé o kì í ṣe ọmọ káàárọ̀ òjíire ni ohun tí mo ń sọ ni wípé mo fẹ́ lọ jẹun wípé òfin inú ń fà mí òfin inú ń sọ wípé nísinsìnyí mo láti dáwọ́ gbogbo dúró kí n lọ mú òfin ti inú ṣe èyí ni wípé kí o lọ jẹun bí o bá ka èyí ohun tí ó ń sọ ni wípé èmi pa ọ̀rọ̀ ẹnu rẹ mọ́ ju oúnjẹ tí ó ṣe pàtàkì fún mi mo pa òfin ọlọ́run mọ́ ju oúnjẹ lọ ohun tí a sọ yìí ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì púpọ̀ ó yẹ kí a mọ̀ wípé oúnjẹ ti ara ìkan ọ̀rọ̀ ọlọ́run ti ẹ̀mí ìkan àwọn ẹlòmíràn tí ọ̀rọ̀ yìí ti yé dáradára wọ́n máa ń sọ fún wa wípé láì sí ọ̀rọ̀ ọlọ́run kò sí oúnjẹ àárọ̀ èyí ni wípé kí wọn kí ó tó jẹun láàárọ̀ ohun tí wọn ó kọ́kọ́ ṣe ni wípé wọn ó ní àkókò ìdákẹ́jẹ́ àkókò tí wọn ó ka ọ̀rọ̀ ọlọ́run àkókò tí wọn ó gbàdúrà nítorí pé wọ́n ń fẹ́ láti jẹ́ kí ọ̀rọ̀ ọlọ́run kí ó wà ní àkọ́kọ́ àwọn ẹlòmíràn wọ́n máa ń ṣe ju báyìí lọ àwọn ẹlòmíràn tí wọ́n máa ń ṣe ni wípé àwọn kásẹ́ẹ̀tì tí a ti ní sílẹ̀ tí a ti wàásù ọ̀rọ̀ ọlọ́run sílẹ̀ bí wọ́n bá ń jẹun yálà lóòrọ̀ tàbí lọ́sàn-án tàbí lálẹ́ wọ́n á fi kásẹ́ẹ̀tì yìí wọ́n á fi síbẹ̀ bí wọ́n ti ń jẹun tí wọ́n ń bọ́ ara bẹ́ẹ̀ ni wọ́n tún ń bọ́ ẹ̀mí pẹ̀lú oúnjẹ ìyè pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run àwọn ẹlòmíràn ó ṣeé ṣe kí ó jẹ́ pé bíbélì tí a ti kà ní èdè Yorùbá ni wọ́n wá sí ọ̀dọ̀ àwọn tí wọ́n ń bá wa tọ́jú kásẹ́ẹ̀tì ni wọ́n wá ra àwọn kásẹ́ẹ̀tì wọ̀nyí kí ó ba lè jẹ́ wípé bóyá wọ́n ń wẹ̀ ni ilé ìwẹ̀ tàbí wọ́n ń jẹun wọ́n á fi àwọn kásẹ́ẹ̀tì yìí sínú ibi tí kinní yìí yóò ti máa jáde ki won ki o ba le ma gboro olorun ni igba gbogbo awon arakunrin wa awon arabirin wa ti o tin se be ti o je wi pe laaro won ni akoko idakeje won ka bibeli won agbadura bi won jeun won fi cassette oro olorun won fi si ibi ti won ti le ma gbo cassette yi bi won we lowo won se be iru awon eni ni ari pe won di alagbara awon ni won di akoni ninu igbagbo awon ni won di ajagun segun ni irin ajo wa bi a tin lo si orun sugbon awon ti ko le se be awon ti won je ole awon ti won ki ka bibeli awon ti won o ti e mo majemu titun yato si majemu lai lai gbogbo idanwo ti nwa lati owo esu ni o bi won sobo nitori be e je ki oro kristi ki o ma gbe inu yin le opolopo bawo ni eyi yo seseese o marun ni ikini ki a ka oro olorun ikeji ki a gbo oro olorun iketa ki a ri wi pe a nla kaka lati ni oye ohun ti a nka ninu oro olorun ikerin ki a ri wi pe a nsasaro ninu oro olorun ikarun ki a ri wi pe ohun ti a nka ohun ti a gbo ohun ti a ni oye re ohun ti a nsasaro ninu re a mu si se bi a ba nse be a o ri wi pe a o je alagbara ninu olorun je ki a pada lo si kolose ori keta ese ikerin dilogun ki a ri wi pe oro olorun ti a n so nipa re yi o n so ni di ologbon o n fun wa ni ogbon ogbon ti emi wo kolose ori keta ese ikerin dilogun e je ki oro kristi ki o ma gbe inu yin le opolopo ninu ogbon gbogbo ninu ogbon gbogbo oro olorun ni ma fun ni le ogbon je ki a wo bi oro olorun se ma fun ni le ogbon ninu Timothy keji ori keta ese ke dogun ati pe lati igba omode ni iwo ti mo iwe mimo ti o le so di ologbon si igbala ologbon si igbala nipase igbagbo ninu Kristi Jesu oro olorun ni je ki a mo ona igbala oro olorun ni o je ki o ye wa wi pe gbogbo eniyan ni o sa ti se ti o si ti kuna ogun olorun oro olorun ni o je ki a mo wi pe gbogbo eni ti a bi lati inu obirin elese ni oro olorun ni o je ki a mo wi pe a bi wa ninu ese a mu ese gege bi eni momi a n je ese gege bi eni jeun tele tele oro olorun ni o je ki a mo wi pe awon irawo paapa won ko mo won ko pe niwoju olorun ki a ma to so nipa okunrin nipa enikeni ti a bi ninu obirin nipa be ni a fi mo wi pe oro olorun je ki a mo wi pe elese ni eni kokan wa ni a ti je lati akoko ibi wa ki se be nikan olorun ni o je ki a mo ni o fun wa ni ogbon lati ri wi pe aba ati gbogbo wa fun talaka eyi ko fun wa ni igbala wi pe ko si ohunkohun ti a le se nipa ise ododo ara wa wi pe a o le ni igbala olorun ni o je ki a mo wi pe wo odo agutan olorun eni ti o ko ese ara aye lo ati wi pe a o pe oruko re ni jesu nitori ohun ni o gba awon eniyan re la kuro ninu ese won olorun ni o je ki a mo wi pe bi a ba wo odo agutan olorun bi a ba ko ese wa sile bi a ba jewo ese wa bi a ba si kan won sile bi a ba ro mo jesu kristi ti a si gba ise ori igi agbelebo gbo fun eni kankan wa wi pe a o ni igbala oro olorun ni o so wa di ologbon si igbala nipase igbagbo ninu jesu ki se be nikan oro olorun ni o je ki a mo wi pe ogbon ti a n so nipa re ti a le ni ninu olorun wi pe ogbon yi yo je ki a bori esu yo je ki a bori ese yo je ki a bori awon ti o n se inu ni bi ni si wa se mo wi pe lakoko jesu kristi nigba ti awon ota ti won wa ti won fe ka oro mo lenu ti won fe fi won idekun ti won fe fi mu oro ti o n so ni won fi n so wi pe a ko ri ologbon enikeni ko soro bi eyi ri ohun papa si ti fun wa ni ileri wi pe bi a ba tele ohun ti a si n je ki oro ohun ki o wa ninu okan wa wi pe ohun o fun wa ni ogbon ti awon ota wa awon ti n se lodi si wa ati awon ti n se inu ni bi ni si wa ti won ki yo le fi bori e wa wo luko ori kọkanlelogun ese ikeedogun luko ori kọkanlelogun ese ikeedogun nitori ti emi o fun yin li enu ati ogbon ti gbogbo awon ota yin ki yo le soro odi si ti won ki yo si le ko loju bi oro Jesu Kristi bi o ba wa ninu okan wa bi o ba wa ninu emi wa ti a to won jo ti o kan aya wa a ri we pe ni akoko inu ni bi ni bi awon ota

0: ìníwó pé kì í gbé ẹlẹ́ṣẹ̀ sí aláìṣẹ̀, kì í ṣe ẹni tí ó jẹ́ ojúsàájú ènìyàn, ṣùgbọ́n láì sí ègbè àti láì sí àgàbàgebè, irú ẹni bẹ́ẹ̀ a ní èso òdodo, a ní àlàáfíà. Èyí ni ọgbọ́n Ọlọ́run. Èyí ni a fi ń sọ wípé ọgbọ́n Ọlọ́run. A jẹ́ kí a mọ ìwà hù, a jẹ́ kí a mọ bí onígbàgbọ́ bí a ṣe ń rìn àti ohun tí ó yẹ kí onígbàgbọ́ kí ó máa ṣe. Wo Éfésù orí karùn-ún, kí a wo iṣẹ́ tí ọgbọ́n Ọlọ́run ṣe ní ìgbésí ayé wa. Éfésù orí karùn-ún láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Nítorí náà ẹ kíyèsí láti máa rìn ní ìwà pípé, kì í ṣe bí aláìlọ́gbọ́n, ṣùgbọ́n bí àwọn ọlọ́gbọ́n. Bí a bá jẹ́ ọlọ́gbọ́n, a ó wà ní ìwà pípé, a ó rìn ìrìn òdodo, a ó ní àmúyẹ tí múni lọ sí ọ̀run. Àmúyẹ tí sì múni lọ sí ọ̀run ni ìwà mímọ́. Láì sí ìwà mímọ́, kò sí ẹni tí yóò lè rí Ọlọ́run. Ẹsẹ̀ ìkẹrìndínlógún, ẹ máa ra ìgbà padà. Nítorí gbogbo olè àwọn ọjọ́, ohun tí a ń sọ ni wípé ẹni tí ó bá ní ọgbọ́n Ọlọ́run, tí ó ní ọ̀rọ̀ Ọlọ́run, kì yóò máa fi àkókò ṣòfò. À ń fi àkókò ṣòfò bí a bá ń lọ sí ilé ijó, bí a bá ń lọ sí ilé sinimá, bí a bá ń lọ sí ilé tẹ́tẹ́. À ń fi àkókò ṣòfò ni àkókò tí ó yẹ kí a fi ka Bíbélì, àkókò tí ó yẹ kí a fi tọ́jú ẹbí, àkókò tí ó yẹ kí a wà lé ẹnu iṣẹ́, àkókò tí ó yẹ kí a máa ṣe ìjèrè ọkàn. Àfi ń ta tẹ́tẹ́. Irú ẹni bẹ́ẹ̀ kì í ṣe ẹni tí ó jẹ́ ọlọ́gbọ́n. Ẹni tí ó jẹ́ ọlọ́gbọ́n a máa ra ìgbà padà. Nítorí búburú lè àwọn ọjọ́. Nítorí náà ẹ má ṣe jẹ́ aláìlóye aláìlọ́gbọ́n, ṣùgbọ́n ẹ máa mòye ohun tí ìfẹ́ Olúwa já sí. Ẹni tí ó bá jẹ́ ọlọ́gbọ́n yóò máa mòye ohun tí ó jẹ́ ìfẹ́ Ọlọ́run, ohun tí Ọlọ́run fẹ́ kí a ṣe. Ẹsẹ̀ ìkejìdínlógún, ẹ má sì ṣe mu wáìnì lé àmupara, èyí nínú èyí tí rúdurùdu wà, ṣùgbọ́n ẹ kún fún ẹ̀mí. Rántí wípé àwọn nǹkan ìní à ń sọ nípa ọgbọ́n Ọlọ́run. Ẹni tí ó bá jẹ́ ọ̀mùtí tí ó ń kún fún ọtí wáìnì nígbà gbogbo, ó di aláìlọ́gbọ́n. Ẹ sì máa bá ara yín sọ̀rọ̀ nínú sáàmù, nínú orin ìyìn àti orin ẹ̀mí. Ẹ sì máa kọrin dídùn lé ọkàn yín sí Olúwa. Ẹ máa dúpẹ́ nígbà gbogbo fún gbogbo nínú Ọlọ́run, lọ́wọ́ Ọlọ́run àní Bàbá, lé orúkọ Jésù Kristì Olúwa wá. Ẹ máa tẹríba fún ara yín nínú ìbẹ̀rù Ọlọ́run. Àwọn nǹkan wọ̀nyí ni ìṣe àwọn ọlọ́gbọ́n. Ọlọ́gbọ́n nípa ti ẹ̀mí. Wò ó nínú Kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run, ọ̀rọ̀ Kristì, máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀ nínú ọgbọ́n gbogbo. Kí ni ọgbọ́n yìí, kí ni yóò ṣe ní ìgbésí ayé wa? Kí ẹ máa kọ́, kí ẹ sì máa gbára yín níyànjú. Bí a bá ní ọgbọ́n Ọlọ́run, a ó máa kọ́ àwọn ẹni tí kò mọ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó wa. Ṣé o ti mọ̀ nípa àtúnṣe? Ó kọ́ àwọn ẹlòmíràn bí o bá ní ọgbọ́n Ọlọ́run. Ṣé o ti mọ̀ nípa ìgbàlà? Ó kọ́ àwọn ẹlòmíràn bí o bá ní ọgbọ́n Ọlọ́run. Ṣé o ti mọ̀ nípa bí a ti wọṣọ gẹ́gẹ́ bí onígbàgbọ́, bí a ti sọ̀rọ̀ gẹ́gẹ́ bí onígbàgbọ́? Ṣé o mọ̀ nípa bí a ti gbé ilé dúró lórí ọ̀rọ̀ Ọlọ́run? Àwa obìnrin tí a ti lóye bí a ti ń tọ́jú ọkọ, bí a ti ń tọ́jú ọmọ. Bí a bá ní ọgbọ́n Ọlọ́run, a ó kọ́ àwọn tí ó ṣẹ̀ṣẹ̀ ṣe ìgbéyàwó, kí àwọn pàápàá kí o bá lè mọ bí ilé ti ń tòrò. Àwa tí a jẹ́ ọkùnrin, bí a bá ní ọgbọ́n Ọlọ́run, tí a sì ti gbéyàwó fún ọjọ́ pípẹ́ díẹ̀, a ó kọ́ àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbéyàwó, a ó máa gbà wọ́n ní ìyànjú. Èyí ni ọgbọ́n Ọlọ́run. Ó ní a ó máa kọ́ ara wa, a ó sì máa gba ara wa ní ìyànjú nínú sáàmù àti orin ìyìn àti orin ẹ̀mí. Ẹ máa fi oore ọ̀fẹ́ kọrin lé ọkàn yín sí Olúwa. A rí àwọn ẹlòmíràn bí a bá wà nínú ilé ìsìn, wọ́n ó káwọ́ gbéra bí a bá ń kọrin. Bí a bá ní ọgbọ́n Ọlọ́run, a ó máa kọ orin láti inú ọkàn wa jáde sí Olúwa. Orin ìyìn, orin ẹ̀mí, orin tí ó ní ìtumọ̀, orin tí gbéni dúró, orin tí múni tẹ̀síwájú nínú ọ̀nà ìhìn rere yìí ni a ó máa kọ. Bí a bá rí ẹnikẹ́ni tí ń kọ orin ayé, orin tí kì í ṣe orin ẹ̀mí, orin tí kì í gbéni dúró, orin tí tún fa ọkàn wa padà sínú ayé àti ijó tí fa ọkàn padà sínú ayé, èyí kì í ṣe pẹ̀lú ọgbọ́n Ọlọ́run. Ṣùgbọ́n kí ọ̀rọ̀ Kristì kí ó máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀, lé ọgbọ́n gbogbo. Kí a máa kọ́, kí ẹ sì máa gbára yín ní ìyànjú nínú sáàmù èyí ni orin dáfídì tàbí nínú orin ìyìn àti orin ẹ̀mí àti kí ẹ máa fi orin ọ̀fẹ́ kọrin lé ọkàn yín sí olúwa ìkẹta ó wà nínú ẹsẹ ìkẹtàdínlógún ìpinnu tí ó wà lẹ́yìn àwọn ìṣe wa ohun tí ó yẹ kí ó jẹ́ ìpìlẹ̀ fún àwọn gbogbo tí à ń ṣe ó ní ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe lé ọ̀rọ̀ tàbí ní ìṣe ẹ máa ṣe gbogbo wọn ní orúkọ jésù olúwa ẹ máa fi ọpẹ́ fún ọlọ́run baba nípasẹ̀ rẹ̀ ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe ní ilé tàbí ilé òde láàrin ẹbí tàbí láàrin àwọn ọ̀rẹ́ ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe láàrin àwọn onígbàgbọ́ tàbí láàrin àwọn aláìgbàgbọ́ ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe ní ibi iṣẹ́ tàbí ní inú ìjọ ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe nígbà tí a wà láàrin àwọn aláìgbàgbọ́ tàbí nígbà tí a wà láàrin àwọn onígbàgbọ́ ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe ìbàjẹ́ láàrin ọ̀sẹ̀ tàbí ní ọjọ́ ìsinmi ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe ẹ máa ṣe é gẹ́gẹ́ bí fún ògo ọlọ́run àti kí a máa ṣe ní orúkọ jésù olúwa wa èyí ni ìpinnu tí ó yẹ kí ó wà nínú ẹnì kọ̀ọ̀kan wa ìgbésí ayé tí kò ní irú ìpinnu báyìí ó dàbí ènìyàn tí kò ní ọpọlọ bí a bá rí ènìyàn kan tí kò ní ọpọlọ kò mọ àkókò àti jókòó àkókò àti dìde àkókò àti jẹun àkókò bí a ti wọṣọ bí a ti rìn bí a ṣe ṣe nǹkan pẹ bí ọmọ lúàbí kò mọ irú nǹkan bẹẹ irú ẹni tí ó ń gbé ìgbésí ayé rẹ láì ní ìpinnu kí a kà nínú ẹsẹ ìkẹtàdínlógún yìí ó dàbí ọkọ ojú omi tí kò ní ìtọ́kọ̀ tàbí ó dàbí mọ́tò ayọ́kẹ́lẹ́ ṣùgbọ́n tí kò ní atukọ̀ ó dàbí ilé tí kò ní ìpìlẹ̀ ó dàbí àwọn akẹ́kọ̀ọ́ ṣùgbọ́n tí kò sí olùkọ́ ó dàbí àwọn ọmọ ogun ṣùgbọ́n tí kò ní balógun ó yẹ kí a mọ̀ wípé ìgbésí ayé wa bí a bá fẹ́ dé ìbúté rere ó yẹ kí a mọ̀ wípé ìgbésí ayé wa ní láti ní ìpinnu ìpinnu kan yìí ni ó sì ṣe pàtàkì wípé ohunkóhun tí ẹ̀yìn bá ń ṣe ní ọ̀rọ̀ tàbí ní ìṣe kí a máa ṣe gbogbo wọn ní orúkọ jésù kristi olúwa wẹ́sẹ̀ ìkẹtàlélógún ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe ẹ máa fi tọkàntọkàn ṣe é gẹ́gẹ́ bíi fún olúwa kì í ṣe fún ènìyàn nínú kọ́rìntì kínní orí kẹwàá kọ́rìntì kínní orí kẹwàá ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n nítorí náà bí ẹ̀yìn bá ń jẹ tàbí bí ẹ̀yìn bá ń mu tàbí ohunkóhun tí ẹ̀yìn bá ń ṣe ohunkóhun tí ẹ̀yìn bá ń ṣe ẹ máa ṣe gbogbo wọn fún ògo ọlọ́run èyí ni ó yẹ kí ó jẹ́ ìpinnu ẹnì kọ̀ọ̀kan wa wípé ohun gbogbo tí à ń ṣe ní ọ̀rọ̀ ní ìṣe ní ìrìn níbikíbi ní àkókò kákòókò yálà ní ìbẹ̀rẹ̀ ọdún tàbí ní òpin ọdún tàbí ní àárín ọdún nínú ìjọ tàbí níbikíbi tí a bá ti bá ara wa ògo ọlọ́run ni ó yẹ kí ó máa jẹ́ ìlépa wa kì í ṣe wípé kí a máa fẹ̀ tàbí kí a máa gbéraga tàbí kí a máa gbé ara wa sókè bí ó bá jẹ́ wípé ohun tí a ń ṣe láti fẹ̀ a ń ṣe láti gbé ara wa sókè èyí kì í ṣe ìfẹ́ ọlọ́run irú nǹkan bẹ́ẹ̀ yóò mú ẹ̀ṣẹ̀ lọ́wọ́ níwájú olúwa ṣùgbọ́n ohunkóhun tí a ń ṣe ní ibikíbi ní àkókò kákòókò ní ìgbàkigbà ó yẹ kí a mọ̀ wípé ohun gbogbo tí a ń ṣe wọ̀nyí wọ́n wà fún ògo ọlọ́run nìkan ṣoṣo ẹ jẹ́ kí a dìde dúró kí a bá ọlọ́run sọ̀rọ̀ a ti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run lónìí ìpinnu wo ló ń mú ṣé o fẹ́ máa to ọ̀rọ̀ ọlọ́run jọ sínú ọkàn rẹ o fẹ́ máa kà á nígbà gbogbo o fẹ́ máa jẹ ẹ́ gẹ́gẹ́ bí ẹni jẹun o fẹ́ máa rí i wípé ọ̀rọ̀ ọlọ́run wà nínú ọkàn rẹ ó sì fún ọ ní ọgbọ́n tí ó jẹ́ kí o máa rìn kí o máa ṣe gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ó sì fún ọ ní ìgbàlà ò bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ó rìn déédéé ó rìn ní ìwà mímọ́ kí o bá lè ní ohun àmúyẹ kí mo lè lọ sí ọ̀run o sì rí pé ìpinnu yìí láti máa wà láti máa gbé fún ògo ọlọ́run nìkan ṣoṣo ni ó wà ní ìgbésí ayé rẹ gbàdúrà sọ fún ọlọ́run kí o bá lè fún ọ ní ọgbọ́n tí ó yẹ oore ọ̀fẹ́ tí ó yẹ kí ọ̀rọ̀ ọlọ́run kí o bá lè jẹ́ àjẹmọ́nú fún ọ kí ọ̀rọ̀ ọlọ́run kí o bá lè máa sọ ní ìgbà gbogbo sọ fún ọlọ́run bí o ti rí wípé o ti jẹ́ aláfara tẹ́lẹ̀tẹ́lẹ̀ o ti ń jẹ́ àfara àti máa ka ọ̀rọ̀ ọlọ́run ní ìgbà gbogbo àti máa gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ní ìgbà gbogbo mú ìpinnu lónìí wípé gbogbo àwọn ìjáfara wọ̀nyí o mọ̀ kúrò ní ìgbésí ayé rẹ àti láti ìsinsìnyí lọ o rí wípé o ń rìn o ń ṣe fún ògo Ọlọ́run gẹ́gẹ́ bí ìkọni ọ̀rọ̀ Ọlọ́run nìkan ṣoṣo.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà. A dúpẹ́ ìwọ Ọlọ́run wípé ìwọ ni o máa ń fi ìsinmi fún ọkàn àìsinmi. O sì máa ń fúnni ní ìfọkànbalẹ̀ nígbà tí a bá wá sí ọ̀dọ̀ rẹ. A dúpẹ́ fún ọ̀rọ̀ rẹ àti fún ẹ̀mí rẹ tí máa tọ́ni sọ́nà. À ń bẹ̀ wípé ǹjẹ́ bí o bá ti ń darí wa tí o sì ń tọ́ wa sọ́nà. Ẹ̀mí tí ó máa ń gbà sí ọ lẹ́nu wà fi fún wa. Agbára tí ó máa ń ṣe ìfẹ́ rẹ fi fún wa. A sì bẹ̀ wípé gbogbo ọkàn aṣáko àti tí ó máa ń rìn kiri èyí tí ó máa ń kúrò lọ́dọ̀ ìwọ Ọlọ́run aláàyè jẹ́ kí ó jìnà sí wa. Jẹ́ ká lè dúró tì ọ́ dé òpin ní orúkọ Jésù Kristì Olúwa wa. Fún àkókò kúkúrú tí a ní ni a ó yẹ ọ̀rọ̀ Ọlọ́run wò nípa ìtọ́ni Ọlọ́run. Inú ayé tí a wà ó jẹ́ ayé tí a ò tíì wá rí. Àwọn òpòrọ́ àti ẹlẹ̀tàn ni wọ́n máa ń bímọ tí wọ́n máa ń sọ pé Babátúndé tàbí Ìyábọ̀. Ìyá kì í padà wá. Bí bàbá bá sì ti lọ, ó lọ náà nìyẹn. Kò sí Babátúndé, kò sì sí Ìyábọ̀. Bí a bá ń pè ọ bẹ́ẹ̀, ká lè mẹ́ni tó ṣe láṣẹ lórúkọ, wọ́n ń pè ọ bẹ́ẹ̀ ni. Ayé jẹ́ ibi tí a ò tí ì wá rí. Àwọn tí wọ́n ní ọgbọ́n díẹ̀, wọ́n máa ń sọ wípé ta ló mọ̀la. Nítorí wípé ojú wa kò ríná ju igi imú wa lọ. A sì jẹ́ òpè tó bẹ́ẹ̀ tó jẹ́ wípé èyí tó ń bọ̀ lẹ́yìn ọ̀la kò là sí wa lójú kò sì yé wa. Ó ní ìtọ́ni Ọlọ́run ṣe ṣe pàtàkì ní gbogbo ìgbésẹ̀ tí a bá ń fẹ́ gbé ní ìgbésí ayé wa. Ó wo ìtọ́ni Ọlọ́run ní Exodu. Mo ń ka ẹsẹ̀ tí ó gbẹ̀yìn nínú orí ìkejìlá Exodu orí ìkọkànlé ní àádọ́ta. Exodu orí ìkejìlá mutografara ẹsẹ̀ ìkọkànlé ní àádọ́ta. Ó sì ṣe ilé ọjọ́ náà gan. Olúwa mú àwọn ọmọ Ísírẹ́lì jáde kúrò ní ilẹ̀ Íjíptì gẹ́gẹ́ bí ogun wọn. Mo fẹ́ kí o fiyè sí wípé kìí ṣe Mose lè ó mú àwọn ọmọ Ísírẹ́lì jáde, kìí sì ṣe Aaroni, kìí sì ṣe nínú agbára ti àwọn tìkára wọn ni wọ́n fi jáde. Ọlọ́run fúnra rẹ̀ Olúwa ọ̀run òun ayé ẹlẹ́dàá wa, ẹni tí ó mọ òpin láti ìbẹ̀rẹ̀, ẹni tí ó mọ ìgbésí ayé wa, ẹni tí ó sì ń fẹ́ ṣàánú fún wa nínú ìfẹ́ rẹ̀ pẹ̀lú ọwọ́ agbára rẹ̀ ni ó kọ sí àwọn ọmọ Ísírẹ́lì. Ó rí wípé bí wọ́n tilẹ̀ ti jẹ́ ìran Ábráhámù, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tó ń ka Bíbélì, ó ti mọ̀ wípé Jósẹ́fù ni ẹni tí a tà sí Íjíptì. Bí ọjọ́ ti ń gorí ọjọ́ tí ọdún sì ń gorí ọdún ni èèyàn bẹ̀rẹ̀ sí ní mú ní Íjíptì. Èèyàn yìí sì mú dé Kénánì níbi tí Jákọ́bù àti àwọn ọmọ rẹ̀ tí wọ́n wà. Bí a sì ń gbọ́ ìròyìn wípé ọ̀pọ̀ oúnjẹ wà ní Íjíptì, bẹ́ẹ̀ni Jákọ́bù rán àwọn ọmọ wọ̀nyí ni wọ́n lọ. Ìtàn náà gùn púpọ̀, ṣùgbọ́n ní ìparí gbogbo rẹ̀ ni àwọn mẹ́wàá tí a rán lọ ni wọ́n rí wípé wọ́n ní ìṣòro púpọ̀, nítorí Jósẹ́fù ó ń bi wọ́n léèrè ọ̀rọ̀. Ó rò wí, ó ń sọ fún wọn wípé ṣé kìí ṣe pé ẹ wá ṣe àmì ní ilẹ̀ Íjíptì, ẹ ń fẹ́ rí ìhòhò ilẹ̀ náà? Wọ́n ní da ò rárá, kìí ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n ó fi yé wọn wípé bí wọ́n bá fẹ́ oúnjẹ, wọ́n láti mú Bẹ́ńjámínì tí ó jẹ́ àbúrò wọn ìkẹyìn tí ó sì jẹ́ ọmọ ìyá Jósẹ́fù, wọ́n láti mú wá. Nígbà tí ọ̀rọ̀ yìí dójú ẹ̀, gbà tí ó yá ni Jósẹ́fù fi ara rẹ̀ hàn fún àwọn ènìyàn wọ̀nyí. Èyí ni ó gbé Jákọ́bù àti àwọn ọmọ rẹ̀ àti àwọn tí àwọn ènìyàn wọ̀nyí ti bí pẹ̀lú ni ó mú wá sí Íjíptì. Gbà tó yá, Jákọ́bù kú. Àwọn baba ńlá méjì láwọn yìí pẹ̀lú Jósẹ́fù, àwọn náà kú pẹ̀lú. Àwọn ọmọ Jákọ́bù, nígbà tí a ti yí orúkọ Jákọ́bù padà sí Ísírẹ́lì, àwọn wọ̀nyí tẹ̀dó ní ìpínlẹ̀ Góṣénì ní ti ilẹ̀ orílẹ̀-èdè Íjíptì. Ṣùgbọ́n nígbà tí ó yá, ìyá ń jẹ wọ́n, ojú ń pọ́n wọn, wọ́n di ẹrú. Ní inú ìsìnrú yìí ni wọ́n wà, ni wọ́n fi ké pe Olúwa. Ni Ọlọ́run rán Mose sí wọn, ó sì ń sọ wípé òun fẹ́ yọ wọ́n jáde. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ni Ọlọ́run ní láti ṣe kí ó tó yọ wọ́n jáde. Nígbà tí wọ́n jáde tán ni a wá ń sọ fún wa nísinsìnyí wípé ó sì ṣe lé ọjọ́ náà gan-an. Olúwa mú àwọn ọmọ Ísírẹ́lì jáde kúrò ní ilẹ̀ Íjíptì. Ilẹ̀ Íjíptì ni a fi ṣe àpẹẹrẹ fún wa wípé ó jẹ́ ilẹ̀ ẹrú ìsìnrú. Ó sì jẹ́ àpẹẹrẹ ilẹ̀ tó wà tí àwọn ènìyàn wọ̀nyí tí wọn ò lè ṣe bí wọ́n ti ń fẹ́. Ó jẹ́ àpẹẹrẹ ayé. Gbogbo ani a ti wà nínú ayé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí a jẹ́ ẹrú ẹ̀ṣẹ̀, ẹrú èṣù, tí a sì ń sin Olúwa òǹrorò òní tí a ń pè ní Sàtánì. Ṣùgbọ́n nígbà tí ó wo Olúwa, ẹni tí ó fẹ́ wa, ẹni tí ó mọ̀ wá, Eni ti o si mo we pe ohun o fe ki a segbe nitori okan wa se ye biye ni oju re o yo wa jade kuro ninu ese ti a wa nitori wo pe a ti fi Jesu Kristi rubo fun wa eyi ni a ti fi han we pe eyi yi ni odo agutan olorun eni ti o ko ese araye lo eyi ni o tumo si igbala bi a ba mo ese wa ti a ke pe oluwa ti a si jewo ese wonyi fun olorun ti o dariji wa adi eni igbala lese kese ti a ti di eni igbala ni aye wa ife wa okan wa ara wa ise wa eto isise wa ni sise ntele ni a ko gbogbo re patapata ni a ko le olorun lowo awon ti ko ni oye igbala ati oye ona igbagbo won a ma ro wi pe mo ti di onigbagbo e je wi pe mo nlo si ijoba orun sugbon nipa ipinu isise ati eto igbesi aye mi iyen wa lowo temi ikan tin ba fe ma se ohun to ba wun mi ma dawo le sugbon gege bi eni ti o nfe mo kini inu olorun kini ife olorun bi a ba ti ni igbala ni a je ki olorun ki o di adari oko ti a wo ohun lo ma nfi eto si igbesi aye wa ohun lo ma nto wa ki se ti wa mo lati ma dari igbesi aye wa awon oluko wa nko wa nipa eto igbeyawo fun onigbagbo ninu aye a ki pe enikeni joko we pe bayi ni a se ngbeyawo ko si etoni oni isina pupo se wa ni igbeyawo awon opolopo to sin je wi pe se awa na ti mo ni ile yoruba won so we pe iyawo ti a fi jo fe iran ni owo lo awon iyawo won yi ti a nfe ti a o si mona bi a ti nfe iyawo ile ijo la ti ba won pade tabi idi tete ni a ti ba won pade o si sese ninu oja ki a ba won pade awon ta ba pade be won ki le duro nile nitori wi pe awon papa a o fi pa ni tan fun won baba ati won o fe pupo ni iya ati won na o sese ko je ikarun tabi ikefa ninu ile bi awon na si tin dagba ni won wo arowo to won gege bi okan omugo won bo ba se dari won be ni won tele sugbon awa ni olorun se ni olori ire bi o ba wa ni bi ni asale yi ti o ngbo awon eko won yi a o pa ni itan fun wa wepe awon baba wa ki won ki o to gbe yawo wepe enikan pe won joko o bere si ni so fun won gege bi a se ngbese ko ri be tabi ki a so fun wa wepe gba ti an ka iwe iroyin ti awon orile ede ti won ma nte jade wepe mo ma se alarin ba pade eto igbeyawo won tin so fun ninu iwe iroyin wepe ba se ngbeyawo niyi se e ma ri kan ninu iwe iroyin tabi ni itan alo ti a ma npa ni asale eti abajoko si idi emu ati idi oti tabi ti anta ayo bo si je ludo ni atanomori ti anta o pa ni itan fun a wi pe eni bi ti a ti nta ayo tabi ludo tabi ni bi ti a ti mu oti ni won wa nsi wa leti ti won so fun a wi pe bi a se ngbe isise niyi rara o ki ri be sugbon awa ni olorun di joko ni o ko bibeli fun awa nse fun wa lati oju ewe kan de oju ewe miran we pe ki a ma ba se ese gbe ki aye wa ki o ma ba daru ki o ma ba dabi eni wi pe a o le kese jari ni ona ti igbagbo olorun wa so fun a we pe itoni wa mo si ku oku orire ko wa lasale yi abi inu odunba to n gbo eko oro olorun awon ti olorun dari ni a fe ka nipa won yi mo si n be olorun wipe bi o se n je ki a gbo ki o fun wa ni eti igbo ati aya igbase ki a le se ife Olorun ti ti o fi ri Jesu loju koju nigba ti a ba de orun awon wonyi leyin ti Olorun gba okan won la ti o yo won kuro ninu oko eru ati ti o yo won kuro ninu ipo ese ti won wa ni a so fun ani ori iketala Exodus ese iketa Mose si wi fun awon eniyan na pe eran ti ojo oni ninu eyi ti eyin jade kuro ni Egypt kuro li oko eru nitori owo agbara le Oluwa fi mu yin jade kuro nihi aki yo je akara wiwu o nso fun wa oni iwo ti a ti gba okan re la iwo ti o ti jewo ese re ti o ti ko sile iwo ti a ti fi eje Jesu we ti o ti di eniyan otun eda titun oni eran ti ojo oni ojo ti a gba ola ojo ti a fi imole han fun o ojo ti oro Olorun ti o la oloye ti o je ki o mo wepe ona abayo kuro ninu ese wepe o wa oni eran ti ojo oni ninu eyi ti eyin jade kuro ninu ese kuro ninu aye kuro ninu ife ti ara eni kuro ninu iwa orikunkun ti atijo oni ani lati ranti eyi lo ye ki o ranti nigba ti o ba fe gbe igbese boya o fe gbe yawo ni o sese ki esu ki o lugo si eyin ipako re ki o ma so fun o wipe ki o ma ti ogbon ogbon wipe ki o se eyi tabi ki o se eyi ni mo fe ki o ranti ojo ti a gba okan re la oni ojo nla ni ojo na ti Jesu ti o gba mi ojo ti a fi eje Jesu we okan re mo ojo nla ni ojo na ko si ye ki o gbagbe o se se nibi ti o ti n wa owo nibi ti o ti n fe sowo ki awon eniyan ki won ki o fe ki o se fayawo ranti ojo ti a gba okan re la wepe o tun ni sare bi aye se sare o ni je bi aye se nje o ni woso gege bi aye se nwoso o si ni gbeyawo tire gege bi aye se ngbeyawo bi o ba fe je asegun oni lati ma ranti ojo ti a gba okan re la ojo ti a so wipe a mu ese re kuro sugbon ti mo nfe ki o ye oni wipe gere ti a gba okan awon eniyan wonyi la ni ki se wipe okan won nikan ni Olorun gba o gba eto igbesi aye won o gba emi won o gba okan won o wa bere si ni dari won bere si ni se akoso won ni Exodus ori iketala lati ese ogun titi de ese ikeji le ni ogun won si mu ona ajo won pon lati Sukoti lo won si do si Etamu leti Iju Oluwa si nlo ni waju won Oluwa si nlo ni waju won iwo to saju Olorun ni bo lo nsare lo bo ba sare saju Olorun wa popo gba to ba sare ibi t'Olorun o ba ede wa kan idi ninu iyo ile iyo nibi ti enikeni ki gbe ile asale wa debe o si mo pe ni aginju o mo bi ti omi wa kan apata ba o lo se fe mu omi jade ninu apata iwo to fe gbe yawo to ti gbe kan ri to si bere lowo Olorun eni to lagbara to be to si ni oye ati imo to be to gbe yawo fun Adamu eni to si se amona iru eniyan bi Enoki eni to se amona eniyan bi Noah awon eniyan to ti saju wa ninu igbagbo eni ti o ye ki agbekele nibo lo nsare lo awon wonyi gba ti won jade kuro ni Egypt o ye ki won koju o ye ki won ki o be si ni sare sugbon won duro de Oluwa won si so fun a wipe Oluwa si nlo ni waju won ninu owon awosomo li osan lati ma se amona won amona ni eni ti o mo ona ti o sin lo siwaju ti o so sun wa wi pe ibi ni ki o gbe ese re si ki o lo si ihin tabi ki o lo si ohun lati ati le oru li owon ina lati ma fi imole fun won lati ma rin le osan ati le oru owon awosomo na ko kuro le osan tabi owon ina le oru ni waju awon eniyan na eduro sebi mose ti wa le aginju saju akoko yi fun ogoji odun to si man ko awon eran jetro to man ko won rin lati jeun lati momi iru oludari be alakoso be to ti wa ni agiju yi kan na fun ogoji odun olorun o se fi won sile ko so wepe ah sebi mose ti mona awa ti an wa woli kaakiri woli o ti ifeto si igbesi aye ti e iyawo ti e sa lo ko mo bo se ma pe pada awon omo ti e won ya igi won ya ko gbo kan alagidi sinu le ti e owo ti ifeto si le ti e iwo na tun lo ko ti e ba o fe sinan niyan mose to ti lo ogoji odun ninu agiju Olorun o fi eto ati mo na mo Israel le lowo Olorun fun ara re o tun saju won je ki n bi o ninu igbeyawo ti re se Olorun saju e shon so ona shon so fun o ninu isowo re ninu oja re nibi ti o ma nlo se Olorun saju re lo awon to n lo sile oti ti won gbe bibeli sile ti won sin ka bibeli won le ka samuju kini lo o ye ki a bi won se olorun lo se amona won lo sile oti awon ti won lo sile sinema ti won lo wo aworan ara ogiri aworan ti o ma mu eniyan lati ro ni ife ku fe se olorun lo lo saju won lo tele de won sibe pe e ma bo wo eyin omo mi e wa wo nkan aramanda lati india se olorun lo nto won abi emi okunkun abi emi esu awon ti won lo si ile tete nko se olorun lo se waju won lo to si nro ko sile to lana sile fun won wipe o ya ni ile tete ile oti nko ile ijo nko abi awon ti won fi ese sere ti bolu to di pe igba ti ere ba doju e won be si ni ju igo fun ara won se olorun lo se amona ti e lo sibe to so pe o ya o ko ri iwasu gbele e lowo iran wiwo lo gbele o lowo sugbon bo se ti amo israeli ni won so fun a wi pe oluwa si nlo saju won e wo numeri ori ikewa numeri ori ikewa eje ki a wo asise ti amo israeli wonyi ti won se nipa itoni olorun numeri ori kewa ki a wo lati ese kokandini ogbon mose si we fun obabu omo ragueli ara midiani ana mose pe awan shilo si ibi ti oluwa ti wi pe emi o fi fun yin wa ba wa lo awa o se ole ore nitori pe oluwa soro rere nipa israeli ran ti wi pe oluwa ni o ti n dari awon israeli o lo samona won owon ina ni oru ati ikuku ti awosomo gege bi owon pila ni an pe ni owon ni osan gangan o si nlo ni waju won angeli oluwa paapa nlo ni waju won sugbon o to akoko kan eto ni olorun dabi eni wo pe o fe su awon eniyan won yi ka ma duro de olorun o fe su won ka so wi pe a o mona ki ka se ma so pe ko Olorun sa mona wa o fe su won ni Mose ba so fun o babo omo Ragueli ana re we pe wa ba wa lo a sanwo fun e e to ngba lofe bi owo nla ni won san ni tafun ewosan lofe tolorun wo wa san baba beri ninu awon to wa ninu aye owo pupo ni won san iwo to je wi pe lati igba ti o ti di onigbagbo atun bi ti olorun ti gba kan re la bi ori ba nfo jesu ori nfo mi o asimukuro binu run oni jesu ewo ni mo tun ri ba mukuro a mukuro bo dabi eni wi pe o wa nipo iloyun ni bo ba sa ati bo ti jeun to be si ni je ewo ton ka fun e tele tele se o mo pe awon elese bi efo wa loko won isu a so pe won gbodo fenu kan efo bo je agbalumo ni bo je osan ni isu a so wi pe o gbodo je bo ba je ara ya funfun bi la jade ko gbodo je bo je ewa lo jade loko e ko gbodo je bo je osan ni a kan ma wodan bo je ebepe ko gbodo je o si le wa ni pe iloyun gbogbo awon nkan to je wi pe ara nilo niru ipo be bo ya bi eyin ni won ti ma ka ewo fun wi pe orise ni o gbodo je yin o orise o fe rere fun e o fe ko ku sinu oyun yen ni o ti e sese kan won le so de bi wi pe kan tun ma ka ewo mi mimu fun e o pari foluwa e sugbon bata ti di onigbagbo gbogbo ewo tele tele osan ni ibepe ni gbogbo nkan patapata la wa nje tara ndan sugbon ko sipo tun sanwo mo be na ni pe o nfe imoran lati odo olorun o nfe itosona ko ni pe o nsanwo nkan to je pe ninu aye awon ti won pe ni counselor awon ti won gba ni ni imoran owo pupo ni won san fun won eyi ni isina ti Mose ati omo Israel ti won tun fe wonu re lo won san fun o babo yi pe a se olore a san fun o bo ba le ba wa lo ninu ese ogbon o si wi fun pe emi ki yo lo sugbon emi o pada lo si ile mi ati sodo ara mi o si wi pe ma se fi wa sile emi be o iwo sa mo pe ni ijule awa do si iwo si ma se oju fun wa esina pupo ni eyi won ti ri owo olorun agbara olorun itoni olorun saaju akoko yi sugbon won fe gbekele ara ti won won fe gbekele eni ti won foju re eni ti won mo tani won fe gbekele ta lo fe ko yan yawo fun o e to tin duro di olorun to olorun tin to nko oran ti igba to fe sise ni se bi olorun lo dari re oran ti ko to wa se ko se bo olorun lo dari re oran ti ile to ngbe ni se bi olorun lo dari re gba ti se to ti se won pupo ti o se ni to ri se se bi olorun lo dari re sibi ti o ti ri se gba to da be ni pe eyin kan won ni ta se bi olorun lo ti dari re o wa fi olorun isile o wa da bi eni pe e ko ni to omo o wa lo ba awon eniyan wi pe e jowo eyin ni asise ti Mose ati awon agba Israel ti won se ni akoko yi sugbon o ba bu so pe rara o mo fe lo ba awon ara mi won ni ma se be to baba wa lo wa je oju fun wa Mose fe fi ipo re gege bi adari gege bi oju awon eniyan o fe fi sile o fe fi fun o babu sugbon adupe lowo olorun we pe o ri ijati e lodo eniyan bo ba ri ijati le lodo awon eniyan anu olorun ni fun o olorun fe ki o le teju mo o ni o se je ki ru eje kule be ki o wa aye ni ese kejilelogbon ni ese iketalelogbon won si sikuro ni oke oluwa ni irin ojo meta apoti majemu oluwa si siwaju won ni irin ajo ojo meta lati wa ibi isimi fun won olorun lo wa ibi isimi se won mo pe igba to ba fe gbeyawo o nso pe mo ti e fe isimi bi n ba gbeyawo nsin ile eni ti n ba wa ma le mo wi pe mo debi ti mo n lo Olorun lo ma wa ibi isimi. Ori ti won so wi pe apoti majemu lo asi siwaju won ni irin ojo meta lati wa lati se awari ibi isimi fun won. Olorun lo ma n se awari ibi isimi fun wa. ilé ti a o gbé, ọkọ ti a o fẹ́, ìyàwó ti a o fẹ́, Ọlọ́run ló máa ń wá tó sì máa ń rí, tó sì máa ń jẹ́ kí ó di mọ̀ fún wa wípé òun ti rí. Ní ẹsẹ̀ 24, àwọ̀ sánmọ̀ Olúwa ń bẹ lórí wọn lé ọ̀sán. Nígbà tí wọ́n bá sì ṣí kúrò ní ibùdó. Ó ń sọ fún wa ní Exodus orí 14. Ìgbà mìíràn a máa ń ṣe àṣìṣe púpọ̀. Àwọn onígbàgbọ́ kì í mọ kí ní ṣe tí a máa ní ìṣòro. Máa sọ wípé tó bá jẹ ṣe wípé Ọlọ́run ló ń darí mi. Èwo ni mo tún wá bá pàdé yìí? Jẹ́ kí a kọ́ ẹ̀kọ́, kí a sì kọ́ ọgbọ́n. Lára àwọn ọmọ Ísíráẹlì, mo fẹ́ sọ fún ọ wípé bí ìṣòro bá wà lé ọ̀nà rẹ, ohun tó yẹ kó o wádìí ni wípé wádìí ara rẹ. Béèrè lọ́wọ́ Ọlọ́run wípé èyí tó dé bá mi yìí, kí ni èrèdí rẹ̀? Ohunkóhun ló lè ṣẹlẹ̀. Bóyá ní ìgbéyàwó rẹ, béèrè lọ́wọ́ Ọlọ́run, Olúwa, kí ni dé tẹ́lẹ̀ dé bá mi? Àlàyé ọ. Bó bá jẹ́ wípé ìṣòro yìí dé, kí a lè fi agbára Ọlọ́run hàn nígbèsè ayé rẹ. Bó bá jẹ́ pé ìṣòro yìí wà níbẹ̀, kí iṣẹ́ ìyanu kí ó lè ṣẹlẹ̀ nígbèsè ayé rẹ, àfihàn ọ. Bá sì jẹ́ pé àfọwọ́fà rẹ, àfihàn ọ. Bó bá jẹ́ wípé ó yẹ kí o ronúpìwàdà, àfihàn ọ. Bákan náà, rántí wípé Ọlọ́run darí àwọn ọmọ Ísíráẹlì, ó sì ń tọ́ wọn. Wọ́n ń lọ ní ṣísẹ̀ntẹ̀lé, wọ́n tẹ̀lé Ọlọ́run, wọ́n ń wo ọ̀wọ́n ìkúkú nì àti ọ̀wọ́n iná nì. Wọn ò jẹ́ kí ojú wọn kí ó kúrò. Ọ̀rọ̀ Ọlọ́run ni Ọlọ́run fún wa ní ọjọ́ òní. Bí ò bá jẹ́ kí ojú rẹ kí ó kúrò nínú ọ̀rọ̀ Ọlọ́run, yóò máa darí rẹ. Ṣùgbọ́n wá wo ibi tí Ọlọ́run darí wọn lọ ní Exodus orí 14 láti ẹsẹ̀ 10. Nígbà tí Farao sì ń sún mọ́tò sí, àwọn ọmọ Ísíráẹlì gbé ojú sókè, wọ́n sì kíyèsí àwọn ará Egypt ń bọ̀ lẹ́yìn wọn. Ẹ̀rú sì bà wọ́n gidigidi. Ọmọ Ísíráẹlì sì kígbe pé Olúwa, ó ṣeéṣe nígbà tí o ti ń wá, tí a ti ń tọ sọ́nà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, tí a ti ń kọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, tí a láàyè ọ ní kínníkínní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Ó sì bẹ̀rẹ̀ sí tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run yìí ní ìgbéyàwó rẹ, tàbí ní iṣẹ́ rẹ, tàbí ní bó ṣe ń ka Bíbélì, bó ṣe ń gbàdúrà. Ṣùgbọ́n ó ṣeéṣe gẹ́gẹ́ bí a ti ń darí rẹ, tí a ń tọ sọ́nà, ó wá gbójú sókè. Ó wá rí èyí tó ti bọ́ nínú ẹ̀ tẹ́lẹ̀, tá à ń pè ní Farao. Ó lè jẹ́ Farao àìsàn, ó lè jẹ́ Farao àìní, ó lè jẹ́ Farao àìríṣẹ́ṣe, ó lè jẹ́ Farao àìtí níyàwó, ó lè jẹ́ òun ló tẹ̀lé ọ. Òkun pa wà níwájú, àwọn òkè wọ́n sì wà ní ẹ̀gbẹ́ ọ̀tún àti ẹ̀gbẹ́ òsì. Ó sì ń sọ wípé ṣé bí wọ́n sọ fún wa wípé bàbá gbọ́tọ̀ Ọlọ́run, wọ́n sọ fún wa wípé bàbá tẹ̀lé ọ̀nà ti Ọlọ́run, pé àlàáfíà ni, ìpèsè ni, àti oore ọ̀fẹ́ ni. Èwo ni mo ń rí yìí? Ṣé bí Farao ta kọ̀ sílẹ̀? Níjẹ lo ni mo ń rí tó ń tẹ̀lé mi? Àbí kì í ṣe àìsàn tó fi mí sí ẹ̀ lọ́jọ́ tí mo rí gbàlà? Òun kọ́ ló tún dé yìí, kí ni kí n ṣe? Wọ́n bá kígbe, ìgbà tí Farao dé, rántí o, bàbá sọ nǹkan kan fún ọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run nípa ìgbéyàwó rẹ. Bóyá pé kò ṣe àtúnṣe ń tà sọ fún ẹ pé oore ọ̀fẹ́ Ọlọ́run yóò tó fún ọ. Pé bó o bá ti ní ìyàwó méjì, dandan ni òun láti ṣe àtúnṣe bó o bá fẹ́ wọ ìjọba Ọlọ́run. Tàbí bó o bá tí ní kankan, o láti dúró de àkókò àti ìgbà tí Ọlọ́run yóò yàn fún ọ. Pé o sì láti dúró de ìtọ́ni Ọlọ́run. Ó sì jẹ́ wípé o ti ń gbọ́ràn. O ti ń gbọ́ràn yìí, Tọ́lọ́run sì ń tọ, tinú rẹ̀ ń dùn, tó ń kọrin ayọ̀, tó ń sọ pé gbangba ìjọba Ọlọ́run àjọ débẹ̀ ni. Bíná ń jó, bójò ń rọ̀, àmàjọ déjọba Ọlọ́run ni. Èṣọ́ wa ni kò fòkó nìṣó. Pé ṣé ó ń kọrin ni? Ó sọ pé o bọ́ lọ́wọ́ mi. Mi ò tíì kù, mo lọ sábúlé ni, mo lọ ṣiṣẹ́ lábúlé ni, mo tún ti dé ìsìn. Àyà wájá. Bí irú ẹ bá ṣẹlẹ̀ lọ́jọ́ Monday, wàá máa sọ pé ǹjẹ́ máa lè lọ ní ọjọ́ Ìṣẹ́gun lọ́jọ́ Tuesday? Ǹjẹ́ máa lè lọ sẹ́kọ̀ Bíbélì yẹn? Pé àwọn á sọ pé ó ṣe bẹ̀rẹ̀ ni àwọn aráalé. Wọ́n á sọ pé mi ò sọ fún ẹ. Ìgbàgbọ́, kò sẹ́ni tó ka Bíbélì bíi ti ẹ̀yìn tí kì í dáran. Bíbélì, èyí táwọn òyìnbó kà kà tí ó gbé wọn, ìwọ náà wá gbé, ìwọ èèyàn dúdú, ifa na fi ko wa ninu le ti wa oju orisa ti wa le ogbe bibeli aha o di nkan mi ma e lowo abere bo lowo adete o dete aye waja oni kini kin se eyi ni o de ba mo israeli ni won gboju soke na ri farao lo wa nbo na wa kigbe wo ese kokanla won si wi fun mose pe nitori isa ko si ni jiti ki iwo se mu wa wa lati kule agiju lati kuniju e se ti iwo fi se wa be lati mu wa jade ti jiti wa bo ba je ni to ni igbagbo wa bohun gbato ba dele iwo to wa seko ibeli ta korin ta patewo ta gbadura ta ko eko oro olorun to si se ipinu wipe ko si nkan na gbangba ijoba olorun a ma jo de be ni bo ti dele na ti lekun abi ere ni o kan lekun won daun o si n gbo radiogram o n korin ninu ile o n gbo boya oko eni o n korin ti e o si pe awon mo ni e ma ju iya e ju iya were iya je ejule olowo nkan to wa kaki loru yi o tun kan lekun ko se n to daun o pe omo e pe ade o to ba daun to ba silekun ade na joko le abo mo mi ko ini ìṣó a máa sọ pé ṣe mo fẹ́ ka bíbélì ni ẹ̀wọ̀n ti ka bíbélì ibélì náà ó gbé ẹ̀ ń sìn ìgbàgbọ́ náà ó gbé ẹ̀ dáadáa ó tí ì mọ nǹkan ojú àárí nǹkan àyà bẹ̀ sí níjà àmọ́ ìsírẹ́lì náà bá bẹ̀ sí ní kígbe náà sọ pé mo ṣe ṣé kò sí ìsà òkú ní íjíbítì ò bá ti fi wálẹ̀ ká kú àkúdànù sínú oko ẹrú sínú ẹ̀ṣẹ̀ kakun lọ sọ́run àpáàdì ju èyí tó mú wa jáde wo èyí tó wá dé bá wa ń sìn na wá ń kígbe wo ẹsẹ ìkẹtàlá mose sì wí fún àwọn ènìyàn náà pé ẹ má bẹrù ẹ dúró jẹ ní sùúrù mose fún ara ẹ kò tí ì gbàdúrà ó ní ẹ dúró jẹ màá ṣe àlàyé fún ọ yékéyéké èyí tí ó fi jẹ́ wípé ẹdúró jẹ́ tó wí ni kò yẹ kó wí bẹ́ẹ̀ ó ní ẹ má bẹ̀rù ẹdúró jẹ́ kí ẹ sì rí ìgbàlá olúwa tí yóò fi hàn yín léòní nítorí àwọn ara ejíptì tí ẹ̀yìn rí léòní yìí ẹ̀yìn kì yóò tún rí wọn mọ́ láéláé nítorí tí olúwa yóò jà fún yín kí ẹ̀yìn kí ó pa ẹnu yín mọ́ olúwa sì wí fún mose pé èé ṣe tí ìwọ ń ké pè mí sọ fún àwọn ọmọ ìsírẹ́lì kí o sì sọ fún ọmọ ìsírẹ́lì kí wọn kí ó dúró jẹ́ àbí kí wọn kí ó ṣe kí ni ọlọ́run ò ní ká dúró ẹ̀kọ́ bíbélì torí ìṣòro ọlọ́run ò ní ká dúró pé a ò gbọ́dọ̀ ṣiṣẹ́ sí òun nítorí ìṣòro nítorí wípé ẹgbà tí mo dẹ̀ fẹ́ gbéyàwó náà wọ́n dẹ̀ sọ fún mi ò ká gbàdúrà mo sì gbàdúrà wo ìṣòro tí mo ń rí èyí tí ọlọ́run sì yàn fún mi amúdẹ ti gbéyàwó sàn ọdún kan kọjá ọdún méjì ń kọjá a ò bímọ ọlọ́run ni kò tẹ̀síwájú ni tẹ̀síwájú àdúrà ni kò tẹ̀síwájú ẹ̀kọ́ bíbélì ni kò tẹ̀síwájú àti máa kọrin ọlọ́run lógo ni kò tẹ̀síwájú àti máa jẹ́rìí káàkiri pé jésù ń gbàlà jésù ń sọ di mímọ́ jésù ń fi agbára ẹ̀ mọ́kún ni jésù ń wò sàn jésù sì máa ń pèsè jésù máa ń fi ọmọ fún àgàn ìwọ ni tó sì yàgàn o sì tí ì bímọ èṣù a máa sọ pé dúró jẹ òye tó ti ń wàásù tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn pànùmọ́ dúró jẹ ọlọ́run ní ó tì ọlọ́run ní bó tiẹ̀ tì bímọ tẹ̀síwájú láti máa sọ pé ọlọ́run máa ń fún àgàn ní ọmọ ìwọ tó ti gbéyàwó táwọn òbí ẹ̀ tán sọ fún ẹ wípé ó tó sú ẹná àwa padà kò sí ni òun láti padà àbí òun náà ní í sìn ó ti tó ọmọ ọgbọ̀n ní òsì tí ì lọ́kọ òsì tí ì gbéyàwó àwọn èèyàn á sì máa sọ fún ẹ pé tẹ́jẹ́jẹ́ tí ẹyin náà ti pọ̀ ju ìwọ ló pa jésù ni ewo ni tiẹ báwo ni tiẹ ṣe wálé o ti ń gba wèrè mẹ́sìn o tiẹ yìí ti pọ̀ jù wọ́n á máa sọ fún ẹ pé ẹdúró jẹ́ ọlọ́run sì sọ fún ọ wípé èyí tán bọ́n ṣe ń sọ̀rọ̀ sí yẹn tán ṣe nínú bí ní iṣẹ́ sí yẹn ó ní kó tún tẹ̀síwájú kó máa lọ ó sì òòrì ní ẹsẹ̀ ìkẹrìndínlógún ṣùgbọ́n ìwọ gbé ọ̀pá rẹ sókè kí ìwọ kí o sì na ọwọ́ rẹ sí ojú òkun kí o sì yà á méjì àwọn ọmọ ìsírẹ́lì yóò sì la àárín òkun náà kọjá ní ìyàngbẹ ilẹ̀. ari isoro to wa nwaju eyin o na la fe rin koja okun pupa to wa nwaju yen ari e na la ma gba koja awon ti o mo ona olorun se mo pe awa ma idi ni se olorun awon ti won o ni igbagbo apoju ni won gba ti okun wa ni waju ta so pe o ya emura o a fe bere rin ajo wa o ton so pe afara ta se sibe da ko ni lo afara awon oko balu to ma nfo lofuru to ma gbe wa koja okun da won ni ko ni lo won sa so pe emura o eje ka tes waju o eje ka lo o iwo to nri isoro ni gbesi aye e ta so pe o ya o eje tes waju fe se fọlọrun eyi to wa legbe akorin to je pe isoro lo ba de bi ni asale yi ti a so pe o ya o eje ka tes waju o tun lati wa akorin ni ola e to je pe o ti gbadura ati le ri iyawo ati le ri oko fe to ta sin ko ni ona olorun isoro si de mama kigbe mama sun ko mama so pe bo ba loko mi o ni sure fun e bi mo ku ninu sare bon shepe lorun mama shepe fun eni o si wa o so pe ejo e ba mi gbadura oko ni mo wa iyawo ni mo wa kini ka so fun a so pe ta tesi waju ni tesi waju adura tesi waju ati ma ka oro olorun tesi waju ati ma gbo onse olorun lenu tesi waju ati gbogbo igbesi aye re ati okan re ati gbogbo ona re fili olorun lowo patapata boju moju ko ni isoro to ni teju mo jesu ko si ma tesi waju isegun daju mo so pe kini daju isegun daju awon apada seyin awon ni won padanu awa ta fe tesi waju isegun ni fun wa loni ni olorun be lo wa pe ewo lo fe se okun pa lo wa nwaju eyin fara o wa leyin bo ba pada olorun o ni be pada o olorun nu ti be o ni ba ni keni pada si Egypt bo ba pada owo fara o ni wa ko si egbe o se sa lo oke wa nbe ti bi o se sa lo oke wa nbe iwaju nikan ni olorun wa o si si waju wa lo bọlọrun ba wo okun pa mo ro ko ye ka ni igba lati wo okun pa bọlọrun wa ninu na se na ki ju olorun abo ma ju olorun ina ti o ba ju olorun ko gbodo ju omo olorun se bi awon Sedraki Mesaki ati Abednego ati se ife olorun ni o wa ninu okan won ni Nebuchadnezzar wa pe won pe a ete jeje o e ma je ki gbagbo yi ko di nkan mi mo yin lowo bo ba je we pe e le yi okan pada nigba te ba tin gbo fere ati duro ati gbogbo ohun elo orin te ba teri ba die otito ada ki won be ba ko tani olorun na ti o gba yin lowo mi ah won ni ba je be oba e to so yen o ti so ko je ite yan so bo ba je be ni so ina na lo dale olorun yen a fe si a si fe ko ye oba wi pe olorun ti a wa nsin o le gba wa inu ba bi Nebuchadnezzar awon elomiran won ma se igbagbo won so pe ah ma je kinu bi awon agba o gbatelese oba binu ta lo ma binu kon binu dada awon iya agba to wa nle awon baba agba to wa nle awon ko lọlọrun fi kan se tan wa nle o ye kinu bi won abi o ye be inu ba bi Nebuchadnezzar o ba dana okun men to dana fun awon omo odo ti e lo dana fun lati pa okusimo o ba de awon omo olorun a ki de omo olorun owo to ba fi de omo olorun ma nro ni o ba de won ba ni o ya o won ni ta lo ma le gbe awon eyan won ju sinu na awon ti won mo wi pe ojo ton ma lo keyin lojo aye won awon ton fe sise fun esu fun Nebuchadnezzar won ba bo si waju gbe awon eyan won ba ju won sinu na ina to owo ina to mi o ko pa won re patapata na bo se laju won ba ina run apadi na tun jade si lohun awon Sedraki Mesaki ati Abednego ton so pe bi na njo ma debi ton tin keke oro olorun bojo nro bi o so umbrella ma debe bo je pe fara n bo leyin okun po wa waju mo lati sin olorun ti won se ipin meta ni won won opo o won opo rarara bo ba ton denu na okun ta fi de won ojo rawrawu irun won aso won bata won ko si nkan tojo ni Jesu ba Jesu latoke orun Olorun wa lo ba so pe awon omo mi ni mo ri yen o ye kin lo ba won lo no ba n ri kakiri ni una no ba soro o le mo nkan ton so o le mo gba ti wo ba se tan lati la ina ti e koja ni wa mo nkan ti won so tori pe baba wa ninu na baba wa ninu wahala igba ni jesu ma wa

nínú náwọn rìn wọn ní ìpalára kankan ó wá sọ pé ẹ̀yin ọmọ ọlọ́run ẹ̀yin ọmọ ọ̀gá ògo ó ní ẹ jáde náà bá jáde wọn ní kò sí irú ọlọ́run tó lè gbà yàn bí irú èyí àwọn tó ń fẹ́ tẹ̀lé ọ̀nà tọlọ́run nìyẹn kí la ti rí sí kò pẹ́ náà gbà tí Nebukadnezar tó ti kú tí ọmọ ẹ̀ náà tó ti kú ni Darius yẹn tún gorí òye làwọn kan bá fi òfin kalẹ̀ náà bá sọ pé òfin má gbàdúrà a ti gbọ́ òfin pé oúnjẹ wọn òfin wí pé ẹni tó bá fẹ́ ra omi ní agbègbè garawa kan kọ́bọ̀ mẹ́wàá a ti gbọ́ yẹn òfin má gbàdúrà òfin ìpànìyàn nìyẹn gbàtà àbá gbàdúrà kú lọ pátápátá ni àbí kì í ṣe bẹ́ẹ̀ òfin tó ń wọ ọkọlọkọ lè gbélẹ̀ nínú ilé òfin pé kí n tó jáde nílé wá ń jẹ fún mi òfin dáadáa ni òfin wípé taṣọ mi bá dọ̀tí ní sátidé bá mi kókó fọ́ òfin dáadáa ni ṣùgbọ́n òfin má lọ sẹ́kọ̀ọ́ bíbélì ìyẹn ti kọjá òfin pé nílé bí o ní gbàdúrà sí ọlọ́run tara tún fẹ́ gbàdúrà sí ṣéṣù la fẹ́ sìn ni Daniel bá sọ pé mo gbọ́ ti gbogbo òfin eléyìí tẹ́ tún wá gbé kalẹ̀ yìí ó ti kọjá ó bá bẹ̀rẹ̀ sí ní gbàdúrà àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ tí wọ́n ń ṣọ lọ́wọ́ lẹ́sẹ̀ náà bá rí wọn sọ pé a ti mú o ó ti gbàdúrà ẹ̀ṣẹ̀ tó dá nìyẹn o lójú àwọn ọkùnrin míì nínú ilé tó ń bá ìyàwó jà ẹ pè wọ́n jọ kí lẹ́ṣẹ̀ ìyàwó ẹ ó ń ka bíbélì ni ẹ̀ṣẹ̀ náà nìyẹn kí lẹ́ṣẹ̀ ọkọ ẹ ẹ̀ṣẹ̀ ọkọ mi ni pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ bóde jó bá wà àjọ máa ń lọ bóde òde ẹbọ jíjẹ bó bá wà àjọ máa lọ ń jẹjẹkújẹ ni ṣùgbọ́n sìn ó wá lóhun ti rí kan ìjẹkújẹ kò jẹ mọ́ ìmukúmu kò mú mọ́ bálẹ́bálẹ́ bí ò bá jẹ́ pé ó lọ sẹ́kọ̀ọ́ bíbélì ilé ẹ̀ ló ń jókòó sínsìn ìyẹn gan ló ń ta mí lára pé ó ju èṣù sílẹ̀ kò sì fẹ́ sin èṣù bá ṣe ń sìn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n á sì gbé òfin kalẹ̀ wípé nítorí bẹ́ẹ̀ o nínú ilé bí kò sádúrà kò sí ọ̀rọ̀ ọlọ́run kíkà o sì gbọ́dọ̀ ka bíbélì ò gbọ́ gbé bíbélì wálé ìwé tán máa ń fún láti kẹ́kọ̀ọ́ lọ o gbọ́dọ̀ mú wálé irú òfin bẹ́ẹ̀ a máa ń re kọjá ni irú òfin bẹ́ẹ̀ ni Daniel gbọ́ ló sọ pé òun mọ nǹkan tóun ṣe ibi kì í ṣe lé òun ọ̀run nílé gbàtà àbá gbàdúrà báwo la ṣe fẹ́ lọ síjọba ọ̀run kíá ló bá lọ ń gbàdúrà gbàtà wọn á mú dé ọ̀dọ̀ ọba kò jiyan ó wọ̀ wọ́n lójú báyìí náà ni wọn sọ pé kò sí ṣíṣe kò sí àìṣe inú kìnìún ni wàá parí ẹ̀ sí olóyè àwọn kìnìún ibi ti ń pa wọn wọn bá ju Daniel sínú ẹ ẹni tó ń gbàdúrà a lè pa ẹni tó ń gbàdúrà ọlọ́run ayérayé wà pẹ̀lú ẹni tó ń gbàdúrà ẹni tó fẹ́ ṣe ìfẹ́ ọlọ́run tó fẹ́ fi ọ̀rọ̀ ọlọ́run ṣe amọ̀nà rẹ̀ ọlọ́run ayérayé wà pẹ̀lú ẹ̀ kìnìún bá panu mọ́ wọn bá di ọ̀rẹ́ Daniel ni Daniel sùn nínú ohun kìnìún tí èékánná ò ya Daniel lára ni ọba bá dé láàárọ̀ ọjọ́ kejì pé Daniel ọlọ́run tó ń sìn ṣó gbà ọ́ tá a bá ń sin ọlọ́run ó máa ń gba nínú Daniel bá sọ pé ọlọ́run tèmi sí o kì í ṣe àwọn ọlọ́run tó ń lójú tó ń ríran èyí tó lé títí ò gbọ́ràn kì í ṣe ọlọ́run ti igi àti ọ̀pẹ àti irin àti òrìṣà ọlọ́run tèmi sìn ó gbà mí oòrùn áńgẹ́lì rẹ̀ ó ṣẹ́ṣọ lórí mi ó ní kó jáde ó bá jáde àwọn ìyókù tí wọ́n ṣe ẹ̀sùn èké tí wọ́n fi òfin búburú lélẹ̀ ọba bá ní ẹ̀yin náà adanra wo àbí ẹ̀yin náà sáà ń sin ọlọ́run ẹ̀yin náà sáà tó ẹ̀ máa bójọ́ fọ lẹ́ ń pè bójọ́ dúró alẹ́ ń gbà ẹ̀ sáà ń ṣe kan ó yẹ ká mọ ọlọ́run tó ń gbà ní torí bẹ́ẹ̀ ẹ̀yin náà ó yá o náà wá kó wọn jù nú ẹ̀ ìgbàgbọ́ yàtọ̀ sí ìgbàgbọ́ ìgbàgbọ́ àgálá máa ṣàkógbé èèyàn débi kankan o bí wọ́n ṣe jù wọ́n nú ẹ̀ tegun tẹran ló jẹ wọ́n pátápátá irú ọlọ́run wo ni wọ́n ń sìn ṣerú ti Daniel ni àbí ọlọ́run Sedraki Mesaki àti Abednego ọlọ́run ti Mose ti Aaroni ọlọ́run tó máa ń ṣe amọ̀nà àwọn ènìyàn rẹ̀ lọ sí ìlú ilẹ̀ ìlérí tó ti pèsè sílẹ̀ fún wọn àbí ọlọ́run tí kì í gbani lọ́jọ́ ọ̀pọ̀jú bọ́lọ́run bá lànà fún wa bá sọ fún wa pé ká lọ síbí má mi kàn bí wàhálà wà lójú ọ̀nà tọ́lọ́run ní kó lọ ọlọ́run wa ka kúrò bómi òkun wà bí òkun pá wà níwájú ẹ ọlọ́run

0: láti inú òkun pa bó sì jẹ iná ni kò séwu fọmọ ọlọrun ọlọrun wa ń bi ọ pé èwo ló rò èwo ló sì fẹ ṣe èwo ni pinnu ẹ ṣé o sì fẹ máa lọ ọ̀nà tara ẹ tinú mi ni màá ṣe òun ló fẹ jókòó tì àbí o fẹ jókòó tì pé ohunkóhun tọlọrun bá fẹ ibikíbi tọlọrun bá ní kí n lọ ọ̀nàkọ̀nà tọlọrun bá ní kí n tọ òun ni mo fẹ tọ mo fẹ kó gbàdúrà kó sọ fún ọlọrun wípé báyìí ni mo ṣe fẹ sìn ọ báyìí ni mo fẹ ṣe mi ò sì bẹrù inú níbí ni tàbí àyà ò fò mí lórí ohunkóhun torí pé mo fẹ sìn ọlọrun yóò ṣíwájú rẹ yóò máa tọ yóò máa ṣe amọ̀nà rẹ ṣàgbọràn ní ìfẹ́ rẹ bí wàhálà bá dé ní ojú ọ̀nà náà ṣàtẹ̀síwájú ní àṣẹ olúwa bí ó bá dàbí ẹni wípé gbogbo nǹkan pin ṣàtẹ̀síwájú ní àṣẹ rẹ bí ó bá dàbí ẹni pé ọ̀tá ń dojúkọ ṣàtẹ̀síwájú nínú iṣẹ́ ẹ̀sìn ọlọ́run bí ìlérí rẹ tilẹ̀ pẹ́ kì yóò falẹ̀ gbẹ́kẹ̀lé olúwa má ṣe fòyà ní orúkọ jésù kristi olúwa wa a dúpẹ́ lọ́wọ́ rẹ ọlọ́run wípé o jẹ́ kí o dá wa lójú wípé bí o bá gba nílà o máa ń dúró tini pé bí o bá gba nílà ìgbésí ayé wa ọ̀nà wa ìrìn wa o máa ń wà lọ́wọ́ rẹ ǹjẹ́ à ń bẹ̀ ọ́ wípé má jẹ́ kí a bùlé ọ lọ́wọ́ má jẹ́ kí a yàn fún ara wa gbogbo èyí tó máa ń jẹ́ kí a fẹ́ ṣe tinú ara ẹni láì béèrè lọ́wọ́ ìwọ ọlọ́run aláàyè gbogbo ìwọ orí kúnkún tí ó máa ń jẹ́ kí a ṣe ti ìfẹ́ inú ara ẹni láì béèrè ìtọ́ni àti ìmọ̀ràn lọ́wọ́ rẹ yọ kúrò ní ọkàn wa ní orúkọ jésù ọ̀rọ̀ rẹ sọ fún wa wípé ìwọ gbé ọ̀rọ̀ rẹ ga ju orúkọ rẹ lọ àti wípé ọ̀rọ̀ rẹ tọ ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà wa ǹjẹ́ à ń bẹ̀ ọ́ wípé bí a ṣe ń gbọ́ yìí yẹ kí a fi ọ̀rọ̀ rẹ sí ìṣe gbogbo ẹ̀mí ìṣìnà àti ọkàn ìṣìnà mú kúrò lọ́dọ̀ wa ní orúkọ jésù máa tọ́ wa máa ṣáájú wa lọ lànà sílẹ̀ fún wa jẹ́ kí ọ̀rọ̀ rẹ kí ó yé wa gbogbo ìṣìnà tí a ti torí bọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ a bẹ̀ ọ́ wípé kí o ká wọn kúrò níwájú wa a sì ń bẹ̀ ọ́ wípé ìwọ̀n ìbá díẹ̀ tí ìgbésí ayé wa kù kí jésù kristi kí ó tó dé ṣàánú fún wa má jẹ́ kí a ṣàkó kiri má jẹ́ kí a sọnù nínú ìgbéyàwó wa nínú ìṣiṣẹ́ wa nínú ìgbésẹ̀ kí ìgbésẹ̀ tí a fẹ́ gbé jẹ́ kí ìtọ́ni rẹ kí ó dá wa lójú kí a tó gbésẹ̀ bí a ṣe ń lọ lónìí jẹ́ kí ààbò rẹ kí ó wà lórí ẹnìkọ̀ọ̀kan wa à ń bẹ̀ pé kí o fi ẹ̀jẹ̀ jésù sàmì sí ẹnìkọ̀ọ̀kan wa lára kí o wú àwọn ẹni bí kí o má ṣe tẹ̀ wá pa wá mọ́ o kí o sì jẹ́ kí a láyọ̀ nínú ìsìn rẹ gbogbo wàhálà tí a sì kó wá sí ìhìn bóyá bí àìsàn tàbí wàhálà tàbí ìpọ́njú ohunkóhun tí ó wù kí ó jẹ́ lé wọn jiyàn sí wa ní orúkọ jésù a dúpẹ́ pé o ti gbọ́ tiwa máa tọ́ wa lọ ní orúkọ jésù kristi olúwa wa.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Epistle keji ti Paul Apostle si awon ara Corinthi ori ikefa. Nje bi alabasisepo pelu re, awa nbe yin ki e ma se gba ore ofe Olorun lasan. Nitori o wipe emi ti gbo ohun re ni akoko itewogba ati ni ojo igbala ni mo si ti ran o lowo. Kiyesi ni isisiyi ni akoko itewogba. Kiyesi ni isisiyi ni ojo igbala. A ko si se ohun ikose ni ohunkohun. Ki ise iranse ki o ma se di isoro buburu si. Sugbon ni ohun gbogbo awa nfi ara wa han bi awon iranse Olorun ninu opolopo suru, ninu iponju, ninu aini, ninu wahala, nipa ina, ninu tubu, nipa irukerudo, nipa ise, ninu isora, ninu igbawe, nipa iwa mimo, nipa imo, nipa ipamora, nipa iseun, nipa emi mimo, nipa ife isetan, nipa oro otito, nipa agbara Olorun, nipa ihamara ododo ni apa otun ati ni apa osi, nipa ola ati egan, nipa ihin buburu ati ihin rere, bi eletan sugbon a ja si olooto, bi eni ti a ko mo sugbon a mo wa daju daju, bi eni ti n ku lo si kiyesi awa wa laaye, bi eni ti a na a ko si pa wa, bi eni ti o kun fun ibinuje, sugbon awa n yo nigba gbogbo, bi italaka sugbon awa n so opolopo di oloro, bi eni ti ko ni nkan sugbon awa ni ohun gbogbo, eyin ara Korinti. Ati ba yin so otito oro okan wa si paya si yin a ko niyin lara nitori wa sugbon a niyin lara nitori ife okan yin ti kara yin nje fun esan iru kan na emi so bi eni pe fun awon omo mi ki eyin di kikun pelu e ma se fi adogba dapo pelu awon alaigbagbo nitori idapo kini ododo ni pelu aisododo idapo kini imole si ni pelu okunkun irepo kini Kristi si ni pelu Beliale tabi ipinwo ni eni ti o gbagbo ni pelu alaigbagbo irepo kini tempili Olorun si ni pelu orisa nitori eyin ni tempili Olorun alaye gege bi Olorun ti wipe emi o gbe inu won emi o si ma rin ninu won emi o si je Olorun won won si je eniyan mi nitori na e jade kuro laarin won ke si yara yin si oto ni Oluwa wi ki e ma se fi owo kan ohun aimo emi o si gba yin emi o si je baba fun yin eyin o si je omokunrin mi ati omobirin mi ni Oluwa Olodumare wi.
3: Jẹ́ kí a gbàdúrà.
4: Bàbá wa láàánú àti olóore ọ̀fẹ́, a dúpẹ́ lọ́wọ́ rẹ fún Jésù Kristi ọmọ rẹ tí o fi fún wa láti kú fún ẹ̀ṣẹ̀ wa àti láti kó ẹ̀ṣẹ̀ wa lọ. A dúpẹ́ fún àǹfààní láti gbọ́ ọ̀rọ̀ rẹ àti láti gbọ́ ẹ̀kọ́ ti ìhìnrere tí ó máa ń yí ayé padà tí ó sì máa ń fọ ọkàn funfun. Ju snow lọ. A dúpẹ́ wípé ó ń pèsè ibi iyì ayérayé fún wa. A sì ń bẹ̀bẹ̀ wípé ohunkóhun tí ó máa ń jẹ́ kí ènìyàn kọ ẹ̀kọ́ ìhìnrere lè jìnà sí wa ní orúkọ Jésù. Bí a ṣe wá lónìí, a ń bẹ̀bẹ̀ wípé ọ̀rọ̀ rẹ tí a ó gbìn gẹ́gẹ́ bí irúgbìn sínú ọkàn wa yóò dàgbà yóò so èso ní orúkọ Jésù. Pèsè wa sílẹ̀ fún ìjọba rẹ. Jẹ́ kí gbogbo àǹfààní tí ó wà nínú ìhìnrere tí ó sì rọ̀ mọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó jẹ́ tiwa ní orúkọ Jésù. Gbogbo ìrìnkiri ọkàn bá wa bá wọn wé. Kí o jẹ́ kí a lè gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ rẹ, kí a sì dúró ṣinṣin lọ́dọ̀ rẹ ní ìgbẹ̀yìn kí ìjọba ọ̀run kí ó lè jẹ́ tiwa ní orúkọ Jésù Kristì Olúwa wa. Mo ń ka ìfihàn orí karùn-ún. Ẹsẹ̀ ìkẹsàn-án. Wọ́n sì ń kọrin tuntun kan wípé ìwọ lè ó yẹ láti gba ìwé náà àti láti ṣe èdìdí rẹ̀ nítorí tí a ti pa ọ́ ìwọ sì ti fi ẹ̀jẹ̀ rẹ ṣe ìràpadà ènìyàn sí Ọlọ́run láti inú ẹ̀yà gbogbo àti èdè gbogbo àti inú ènìyàn gbogbo ati orile ede gbogbo wa ifihan orikeje ese ikesan si ipari lehina mori sikiesi opolopo eniyan ti enikeni ko leka lati inu orile ede gbogbo ati eya ati eniyan ati lati inu ede gbogbo wa won duro ni waju ite ati ni waju odo agutan na awo won le aso funfun imo ope si nbe le owo won won si nkigbe le ohun rara wipe igbala ni ti olorun wa ti o joko lori ite ati ti odo agutan gbogbo awon angeli si duro ite na ka ati yi awon agba ati awon eda alaye merin na ka won wole won si doju bole ni waju ite na won si sin olorun wipe ami ebukun ati ogo ati ogbon ati ope ati agbara ati ipa fun olorun wa lai ati lai lai ami okan ninu awon agba na si dahun obi mi pe tale awon woyi ti awo le aso funfun ni nibo ni won si ti wa mo si wi fun pe oluwa mi iwo le o le mo o si wi fun mi pe awon woyi le o jade lati inu iponju nla won si fo aso won won si so won di funfun ninu eje odo agutan na nitori na ni won se nbe ni waju ite olorun ti won si nsin le osan ati le oru ni waju tempili re eni ti o joko lori ite na si yo si sijibo won ebi ki o pa won mo be ni o ngbe ki o gbe won mo be le orun ki yi o pa won tabi oruko oru nitori odo agutan ti nbe le arin ite na ni yi o ma se oluso agutan won ti yi o si ma se amona won si ibi orisun omi iye olorun yi o si nu omi je gbogbo nu kuro le oju won ni ori karun ese ikesan ati ori keje ese ikesan ni ati ri ipese ti o ni imuse lori awon orile ede gbogbo awon eya gbogbo ati ede gbogbo on to je ki nka itoka si ninu awon oro won yi ni we pe ede gbogbo ti a ko si awon ese won yi ni opolopo igba gbogbo anfani ti o wa ninu ihirere bi igbala kuro ninu ese bi atunse ti a gbo iwasu ni ori re lana bi isodi mimo abi sise okan ni funfun tabi agbara emi mimo ti o je anfani gbogbo awon ti a sodi mimo nipa ewenu mo eje ti o wa ninu Jesu Christi ati awon eko nipa iwosan nipa agbara olorun ati ipadabo Jesu gbogbo anfani wonyi ti man fi ara han fun awon ti o gbo ede gesi o wa dabi eni wipe awon oniwaasu tabi ajere okan tabi awon ti won ti ba ihinrere pade lona kan tabi ni ona miran ohun ti o ye won ti won si mo gbangba ni wipe bi o ba mo ede gesi o ni anfani lati je ere lori awon eko ihinrere wonyi sugbon bi o ba je pe ede yoruba ni o mo ti o gbo ede gesi daradara o dabi eni wipe bi o ti efe ni igbala ko se eni ti o le se alaye re fun o ni kikun ni ede ti o gbo ṣùgbọ́n nígbà tí a wo ọ̀rọ̀ Ọlọ́run a rí wípé àwọn tí wọ́n wà ní iwájú ìtẹ́ ìjọba Ọlọ́run tí wọ́n sì máa yọ̀ ní inú ọlá ńlá ògo ti ọ̀dọ́ àgùntàn tí a pa tí ó sì wà láàyè. Wọ́n wá láti èdè gbogbo àti orílẹ̀ èdè gbogbo. Èyí jẹ́ kí ó jẹ́ kí a ronú wípé ó dára láti jẹ́ kí irú ìdánilẹ́kọ̀ọ́ báyìí kí ó wà ní èyí tí a ó lè yẹ ọ̀rọ̀ Ọlọ́run wò. Ó sì wá jẹ́ ìgbèsè fún àwa tí a ti mọ ìhìn rere. Ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé yálà ní ìwàásù wa tàbí ní orin kíkọ tàbí ní ìjẹ́rìí tàbí ní ìjẹ́rìí ọkàn láti ojú ilé dé ojú ilé, ó jẹ́ ìgbèsè fún wa láti lè mọ àǹfààní tí ó wà fún èdè gbogbo kí a sì jẹ́ kí àǹfààní kí ó di mímọ̀ fún àwọn ẹlẹgbẹ́ wa, àwọn ọmọ àti àwọn bàbá àti ìyá wa tí ó jẹ́ pé èdè Yorùbá nìkan ni wọ́n gbọ́. Ní Róòmù orí kìíní ni apọ́stẹ́lì Pọ́ọ̀lù ló ti ń jẹ́ kí ó di mímọ̀ fún wa pé bí ó ṣe ti òun ni òun ka ara òun sí ajigbèsè láti jẹ́ kí ọ̀rọ̀ ìhìn rere ìgbàlà tó jẹ́ wípé kò ṣe é má ní ni fún gbogbo ènìyàn láti jẹ́ kí ó di mímọ̀ fún àwọn tí ó gbọ́ èdè àti àwọn aláìgbédè. Orí kìíní Róòmù ẹsẹ̀ ìkẹrìnlá mo dí ajigbèsè àwọn Héléènì àti àwọn aláìgbédè, àwọn ọlọgbọ́n àti àwọn aláìgbọ́n. Tó bẹ́ẹ̀ bí ó ti wà ní ipá mi, mo múra tán láti wàásù ìhìn rere fún ẹ̀yin ara Róòmù pẹ̀lú, nítorí èmi kò ti ju ìhìn rere Kristi, nítorí agbára Ọlọ́run ni sí ìgbàlà fún olúkúlùkù ẹni tí ó gbàgbọ́, fún Júù ṣáájú àti fún Héléènì pẹ̀lú. Àwọn ọ̀rọ̀ mẹ́ta tí mo fẹ́ kí o dìmú ni wípé ìkíní, mo di ajigbèsè. Mo fẹ́ kí gbogbo wa kí ó sọ bẹ́ẹ̀. Ẹ sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí. Ìkejì, láti wàásù ìhìn rere. Ẹ sọ bẹ́ẹ̀. Ìkẹta ní ẹsẹ̀ ìkẹrìndínlógún, nítorí èmi kò ti ju ìhìn rere. Bí a bá pa mẹ́tẹ̀ẹ̀ta pọ̀, ó sọ wípé mo di ajigbèsè láti wàásù ìhìn rere nítorí èmi kò ti ju ìhìn rere. Ó jẹ́ ìgbèsè fún gbogbo wa láti jẹ́ kí ó di mímọ̀ fún àwọn tí wọ́n gbọ́ èdè Yorùbá tí wọn kò sì mọ̀ jù bẹ́ẹ̀ lọ, láti wàásù ìhìn rere fún wọn. Nítorí wípé ibikíbi tí onígbàgbọ́ bá wà, ẹni tí a ti tún bí kì í ti ju ìhìn rere Jésù Kristi. Nítorí bẹ́ẹ̀, gbogbo ohun tí ó ń gbọ́ ní ìparí ọ̀sẹ̀ yìí, ó jẹ́ ìgbèsè sí wa Lọ́run láti sọ fún olúkúlùkù ènìyàn tí a máa bá pàdé, yálà níbi òwò wa, níbi iṣẹ́ wa, níbi ọjà wa, nínú ilé wa tàbí níbikíbi, láti jẹ́ kí ó di mímọ̀ fún ọ wípé ohun kan wà tí ó tayọ ẹ̀sìn, ohun kan wà tí a ń pè ní ìhìn rere Kristi tí ó máa ń pèsè ọkàn tí ó ṣetán, tí ó sì múra sílẹ̀, tí ó máa ń pèsè wọn láti lè wà pẹ̀lú Ọlọ́run títí láé. Ọ̀kan nínú àwọn ìpìlẹ̀ ìgbàgbọ́, ìpìlẹ̀ ìhìn rere ni a fẹ́ mú ẹnu kan ní òwúrọ̀ yìí. ẹsẹ tí a fi bẹrẹ ní ìtọka sí ni orin dáfídì orí ìkẹrìnléníogún ẹsẹ ìkẹta àti ìkẹrin. Ó ṣeéṣe kí ọ̀pọ̀lọpọ̀ nínú wa tàbí ẹlòmíràn tí yóò gbọ́ wípé ìdánilẹ́kọ̀ọ́ wà níhìn-ín láti jẹ́ kí a mọ ọ̀nà ìhìn rere, ọ̀nà ìgbàgbọ́ tòótọ́, láti jálánkáto tàbí láti ṣògo wípé àwa náà mọ ìhìn rere. Kódà ìgbàgbọ́ ò ṣe àjòjì sí wa nítorí pé láti kékeré ni a ti ń sìn, ni a sì ti ń ka Bíbélì. Bí Jésù pàápàá bó bá dé, yóò gba ẹ̀rí wa jẹ́ wípé ọmọ Ọlọ́run ni wá, tí ó sì jẹ́ pé irú ìṣògo bẹ́ẹ̀ ó dúró lórí àìmọ̀kan àti àìmọ̀kíni ọ̀rọ̀ Ọlọ́run wí. Òun ni ó jẹ́ kí a fẹ́ yẹ ọ̀rọ̀ Ọlọ́run wò nípa ìpìlẹ̀ ìhìn rere tí ó ṣe pàtàkì, tí ó jẹ́ pé bí o bá sáré nínú ẹ̀sìn láìmọ ohun tí a ń sọ nípa ọwọ́ mímọ́ àti àyà funfun, irú eré bẹ́ẹ̀ tàbí irú ẹ̀sìn bẹ́ẹ̀ a jẹ́ lásán, èyí tí kò ní ní èrè, nítorí pé ìpìlẹ̀ mìíràn lé ẹnìkan kò lè fi lélẹ̀ ju èyí tí ọ̀rọ̀ Ọlọ́run ti fi lélẹ̀. Àwa tí a jẹ́ àgbà, tí a sì mọ bí a ti ń kọ́ ilé, a mọ̀ wípé bí ilé kíkọ́ bí kò bá ní ìpìlẹ̀, irú ilé bẹ́ẹ̀ òjò àti ìjì ni yóò wo. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n sì máa ń kọ́ ilé ìgbàgbọ́ wọn láì ní ìpìlẹ̀. Wọ́n máa ń sìn, wọ́n máa ń ka Bíbélì, wọ́n máa ń gbàdúrà, ṣùgbọ́n ilé tí wọ́n kọ́ kò ní ìpìlẹ̀ ní orí ọ̀rọ̀ Ọlọ́run. Nínú orin Dáfídì orí ìkẹrìnléníogún ẹsẹ̀ ìkẹta ni Dáfídì ọba ni ó ti ń béèrè lọ́wọ́ Ọlọ́run wípé ta ni yóò gun orí òkè Olúwa lọ, tàbí ta ni yóò dúró ní ibi mímọ́ rẹ̀. Ọlọ́run kò sì fi di Dáfídì létí, ó jẹ́ kí ó mọ̀ dájúdájú wípé ìdáhùn sí ìbéèrè tí ó ṣe pàtàkì báyìí ni wípé ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun, ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán, tí kò sì bóra ẹ̀tàn. Ó wá ń sọ fún wa ní ẹsẹ̀ ìkarùn-ún wípé òun ni yóò rí ìbùkún gbà lọ́wọ́ Olúwa àti òdodo lọ́wọ́ Ọlọ́run ìgbàlà rẹ̀. Ẹsẹ̀ kẹta ta ni? Ẹsẹ̀ ìkẹrin ẹni tí? Ẹsẹ̀ ìkarùn-ún òun. Bí o bá béèrè pẹ̀lú ọkàn tí ó ń fẹ́ mọ̀ kí ni ìdáhùn sí ìbéèrè tí ó ṣe pàtàkì tó yìí wípé ta ni yóò ti ẹ̀gún orí òkè Olúwa lọ, tàbí ta ni yóò lè dúró ní ibi mímọ́ rẹ̀, ní èdè tí ó lè yé ọ dáradára, ó ń sọ wípé Tani yo le gbe ibi ago olorun. Gbati a ba nso nipa oke mimo olorun. Eyi o so nipa oke ti o wa ni aye. Nitori gbogbo oke ti o wa ni aye ni o je aimo. Sugbon nigbati a nso nipa oke mimo olorun, eyi nso nipa ibugbe olorun oga ogo. Iyi kana ni Jesu Kristi menuba nigbati o so ninu Johanu ese ori ikerinla lati ese ikeji wepe ninu ile baba mi opolopo ibugbe ni o wa. Iba ma se be emi iba ti so fun yi nitori emi nlo ipese aye sile fun yin. Eyin so nipa oke mimo olorun ni se awon aposteli ori keje. Mo fe ran leti wipe nigbati a nso Stefanu lokuta a so fun ani ise awon aposteli ori keje yi wipe sugbon ese ikarun dini ogota sugbon on kun fun emi mimo o tejumo orun ko so wipe o tejumo ile o nwo oke o nwo ibi mimo olorun o nwo oke oga ogo o tejumo orun o si ri ogo olorun ati Jesu nduro li owo otun olorun o si wi pe wo mo ri orun si sile ati omo eniyan nduro li owo otun olorun ese ogota o si kunle o kigbe li ohun rara pe oluwa maka ese yi si won li orun nigbati o si wi eyi o sun ni ese kokan dini ogota ni o ti wi pe won so Stefanu le okuta o si nke pe oluwa wi pe Jesu oluwa gba emi mi. Oke ti Dafidi nso nipa re gege bi oba o nso nipa ibi mimo olorun o nso nipa orun rere nibi ti enikeni ti o ti wa si aye ti won fe lo nigbati won ba pajude ninu aye o si wa nbere we pe tani yo gun ori oke oluwa lo tabi tani yo duro ni ibi mimo re olorun wa nda lohun wi pe eni ti o li owo mimo eni ti o li owo mimo elesin popo lo wa ti owo won ko mo opolopo lo wa ni won ke pe oruko oluwa ti won si wi pe awon paapa je onigbagbo nitori pe won ti sami nitori pe won je onje ale oluwa tabi nitori pe awon na man ka bibeli nitori pe ni ojo isimi ni owuro won adide won si lo si ile isin tabi nitori pe won ma fun alagbe lowo nitori be bi o ba nso wi pe awon wo lo ti e ma lo si orun rere won ni won ti e dupe lowo olorun nitori pe lati igba ti a ti bi won won sami won ma san owo apo alufa tabi ida mewa bi o ba si je awon ti o mo ona nipa adura o ma so wipe won ma gbadura papa aso adura won ofunfun ko si le ri bo si je ona ti abela ati turari won o kere bo si je pe ati mo samu orin dafidi ti amaka bi oso nle ni bi aje nle ni tabi bi abanpa owo si ajade apo gbogbo ona ti o ye ki won rin nipa aya omi simimo nipa angba awe ko se eyin won won mo dara dara nitori be bi o ba nso wipe ta lo ma lo sorun rere o ma nsogo wipe ni bi ti won se igbagbo de bi enikeni ba de orun rere awon lati wa nbe sugbon olorun je ki a mo wipe awon ti o lo si orun rere ni awon ti o ni owo mimo ati aya funfun iya to wa laarin wipe awon ti won ni owo mimo tabi aya funfun bi a ba so pe owo mimo tabi aya funfun o tumo se wipe bi o ba sare le owo mimo to ba to ni o tun le jije kade fun aya funfun boya ti o ba ni okan ninu meji o yege a o si le gba o si inu orun rere sugbon so wipe awon ti won ni owo mimo ni akoko ati lekeji pelu re aya funfun ko pari sibe o so wipe awon wonyi pelu won ko gbe okan won soke si asan ko si fi mo nibe nikan o so wipe awon ti ko si bura etan o wa je ki o di mimo fun wa wipe bi a ba nsare lati ni ibukun bi a ba ngbadura lati ni ibukun bi a ba nbere lowo olorun lati ni ibukun o so wipe ke a ma setan ara wa je awon wonyi ti a se apejuwe won ni ese kerin awon nikan soso ni yo ri ibukun gba lowo oluwa ati ododo lowo olorun igbala re sugbon kini a npe ni owo mimo se ke a gbe omi sita bi pilatu gbati a fe se ipaniyan sugbon ke a ma tan ara wa je ke a gbe omi sita ke a so wipe eyin eniyan mo n fo owo mi ki n ba le ni owo mimo tabi ki a fi ose tabi ohunkohun ti a fe fi fo owo wa ki a fi fo owo wa se ohun ni olorun pe ni owo mimo rara o se ki a gbe omi sita ki a fo enu ki a fo ese ki a fo oju ki a fo owo se yi ni olorun se bi apejuwe ti o n so wipe bi a ba fe de orun rere bi a ba fe wa ni alaafia pelu olorun eleda wa bi a ba le se ifo owo ifo ese ifo enu eti bi a ba si we ninu odo ti a ba se be ni ojojumo titi ojo aye wa se o ni olorun pe ni owo mimo rara se o so fun wa wipe bi a ba ranti namani bi a se we eterenu ki awa na papa ki a lo si eti odo bi se ti jordani tabi ti okun ni agbegbe wa ki a je ki awon woli ki won wẹ fun wa ki a ba le ni owo mimo rara ki si ni a n pe ni aya funfun gbogbo nkan wonyi ni bibeli ti se akawe ati
3: àpèjúwe ní yékéyéké tí ó fìdí wípé bí àwọn ènìyàn náà tilẹ̀ jẹ́ òpè wọn kì ó ṣe ọ̀nà náà bí wọ́n bá ń fẹ́ láti mọ òtítọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run wí fún wa. Ní orin Dáfídì orí 15 ní ẹsẹ̀ ìkíní ni a tún ti béèrè ìbéèrè tí ó fara jọ èyí tí a ti béèrè ní orí 14. Kí sì ni ìbéèrè tí ó ń kan onísàmù ní ọkàn tí ó fi jẹ́ wípé bí ó tilẹ̀ jẹ́ ọba olówó tí ó sì jẹ́ gbajúmọ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tí ó ń fẹ́ láti rí ìdáhùn sí ìbéèrè tí ó ń béèrè. Ìbéèrè náà ni ó tún sọ fún wa ní orí 15 ti Sáàmù ẹsẹ̀ ìkíní Olúwa, ta ni yóò máa ṣe àtìpó nínú àgọ́ rẹ, ta ni yóò máa gbé inú òkè mímọ́ rẹ. Ìdáhùn ni wípé ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun. Ṣùgbọ́n kí ni àlàyé àti ìtumọ̀ ọwọ́ mímọ́ àti àyà funfun? Àlàyé ni wípé ẹsẹ̀ ìkejì, ẹni tí ó rìn déédéé, tí ń ṣiṣẹ́ òdodo, tí ó sì ń sọ òtítọ́ inú rẹ̀. Èyí ń jẹ́ kí ó di mọ̀ fún wa wípé ojú kí a fi omi fọ ọwọ́, ojú kí a wẹ̀ ní etí odò, ojú kí a wọ aṣọ tí ó funfun, ojú kí a lọ sí ilé ìsìn, ó sì ju wípé kí a gbàdúrà. Ó ń sọ fún wa wípé bí ó bá jẹ́ òtítọ́ ni ó wà lọ́kàn wa láti bá Jésù jọba, láti wà pẹ̀lú Ọlọ́run nígbà tí ayé yóò wá sí òpin, tàbí nígbà tí àwa pàápàá bí ayé ò tilẹ̀ tí wá sí òpin tí a fi ayé sílẹ̀. Bí ó bá jẹ́ wípé ó kàn wá ní ọkàn láti bá Ọlọ́run gbé, ọwọ́ mímọ́ àti àyà funfun ó ń túmọ̀ sí wípé ẹni tí ó rìn déédéé, ẹni tí ó ń ṣiṣẹ́ òdodo, tí ó sì ń sọ òtítọ́ inú rẹ̀, ẹni tí kò fi ahọ́n rẹ̀ sọ̀rọ̀ ẹni lẹ́yìn, tí kò sì ṣe ibi sí ẹni kejì rẹ̀, tí kò sì gba ọ̀rọ̀ ẹ̀gàn sí ẹni kejì rẹ̀, lé ojú ẹni tí ènìyàn kénìyàn di gígàn. Ṣùgbọ́n a máa bu ọlá fún àwọn tí ó bẹ̀rù Olúwa, ẹni tí ó búra sí ibi ara rẹ̀, tí kò sì yí padà, ẹni tí kò fi owó rẹ̀ gba èlé, tí kò sì gba owó ẹ̀bẹ̀ sí aláìṣẹ̀, ẹni tí ó bá ṣe nǹkan wọ̀nyí kì yóò yẹsẹ̀ láé láé. Ṣùgbọ́n kí n tó máa ṣe àlàyé lọ nípa ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti ẹni tí ó ní àyà funfun, mo fẹ́ kí o wo àwọn ẹsẹ̀ kan nínú Bíbélì nípa àwọn tí Bíbélì sọ pàtó wípé wọn kò ní ọwọ́ mímọ́, wọn kò ní àyà funfun. Kí o má bà di wípé ẹnikẹ́ni ń tan ara rẹ̀ jẹ wípé òun ní nígbà tí kò ní. Ìwé Òwe orí 6 ẹsẹ 16 títí dé 21. Ìwé Òwe orí 6 ẹsẹ ìkẹrin dín ní ogún títí dé ìkọkàn dín ní ogún. Èyí ń jẹ́ kí ó di mímọ̀ fún wa àwọn tí Bíbélì sọ wípé kò ní ọwọ́ mímọ́, kò ní àyà funfun. Mo ń gba ẹ̀rí Ọlọ́run jẹ́ wípé kò ní tàn ọ́ jẹ. Bí o bá wà nínú ẹgbẹ́ àwọn tí ó jẹ́ ẹlẹ́sìn láì jẹ́ onígbàgbọ́ ti Bíbélì, tàbí o wà nínú ẹgbẹ́ àwọn tí ó máa ń tan ara wọn jẹ, tí ọwọ́ wọn kò mọ́, tí àyà wọn kò funfun, ṣùgbọ́n tí wọ́n ń bo nǹkan wọ̀nyí mọ́lẹ̀, bí o bá fẹ́ ṣe rere, tí o sì fẹ́ ní ìbùkún Ọlọ́run, tí o ń fẹ́ kí àwọn ìlérí Ọlọ́run kí ó di ṣíṣe sí ọ lára fún rere, bí Ọlọ́run bá fi hàn ọ́ wípé o kò ní ọwọ́ mímọ́ àti àyà funfun, bí o bá ké pe Olúwa, yóò gbọ́ àdúrà rẹ. Bí ọwọ́ rẹ tí kò mọ́, bí o bá lè fọ ọwọ́ yìí nínú ẹ̀jẹ̀ Jésù, tí o sì jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ tí o kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀, ó dájú wípé bí o bá jẹ́wọ́ tí o sì kọ ẹ̀ṣẹ̀ rẹ, àánú Ọlọ́run yóò farahàn fún ọ. Yóò sì pèsè rẹ sílẹ̀ fún ọ̀run rere nígbà tí ó ń pèsè ọ̀run rere sílẹ̀ fún ọ pẹ̀lú. Ẹsẹ̀ ìkẹrìndínlógún, ohun mẹ́fà lé Olúwa kórira ní tòótọ́. Méje lé ó ṣe ìríra fún ọkàn rà lé Olúwa kórira ní tòótọ́. Méje lé ó ṣe ìríra fún ọkàn rẹ̀. Ojú ìgbéraga, ètè èké àti ọwọ́ tí ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀, àyà tí ń kùmọ̀ búburú, ẹsẹ̀ tí ó yára ní ire sísá sí ìwà ẹ̀kà, ẹlẹ́rìí èké tí ń sọ èké jáde, àti ẹni tí ń dá ìjà sílẹ̀ láàrin àwọn arákùnrin. Àwọn wọ̀nyí ni Ọlọ́run sọ wípé ó ṣe ìríra lé ojú òun. Ó sì ṣe àlàyé lẹ́sẹlẹ́sẹ nípa àwọn nǹkan wọ̀nyí tí ó jẹ́ kí ọwọ́ kí ó jẹ́ àìmọ́ àti kí ọkàn kí ó di ìdíbàjẹ́. Ó ń sọ wípé ojú ìgbéraga, èyí kò sọ nípa ojú rẹ nìkan ṣoṣo, ó ń sọ nípa ìwà ìgbéraga, ìrìn ìgbéraga. Èyí jẹ́ ọwọ́ àìmọ́. Bí o bá fẹ́ mọ àwọn ìwà tí ó máa ń túmọ̀ sí ìgbéraga, o lè wo Isaiah orí kẹta láti ẹsẹ̀ ìkẹrìndínlógún. Pẹ̀lú Olúwa wípé, nítorí àwọn ọmọbìnrin Sioni gbéraga, tí wọ́n sì ń rìn pẹ̀lú ọrùn gíga àti ojú ìfẹ́kùfẹ́, àwọn nǹkan wọ̀nyí ni ó ń túmọ̀ sí wípé a ní ọwọ́ àìmọ́. A ò sì múra sílẹ̀ láti bá Ọlọ́run rìn àti láti jẹ́ ẹni pípé àti mímọ́ níwájú Olúwa. Ó sì ń ṣe ìtumọ̀ ìgbéraga fún wa wípé wọ́n rìn pẹ̀lú ọrùn gíga àti ojú ìfẹ́kùfẹ́, ojú àgbèrè, tí wọ́n sì ń yan bí wọ́n ti ń lọ, tí wọ́n sì ń jẹ́ kí ẹsẹ̀ wọn ró wóró. Nítorí náà, Olúwa, yóò fi èépá lu àtàrí àwọn ọmọbìnrin Sioni. Olúwa yóò sì fi

hàn lé ọjọ́ náà, Olúwa yóò mú ògo ṣaworo wọn kúrò àti àwọn ọ̀ṣọ́ wọn àti ìwérí wọn bí òṣùpá. Ẹsẹ̀ 21, òrùka àti ọ̀ṣọ́ imú. Ẹsẹ̀ 20, àkẹtẹ̀ àti ọ̀ṣọ́ ẹsẹ̀ àti ọ̀já orí àti ago olóòórùn dídùn àti òrùka etí. Ẹsẹ̀ 22, ìpààrọ̀ aṣọ wíwọ̀ àti aṣọ ìlékè àti ìbòòrùn àti àpò. Ní ẹsẹ̀ 24 ni ó ń sọ wípé yóò sì ṣe pé òórùn búburú yóò wà dípò òórùn dídùn àkísà, ni yóò sì dípò àmùrè orí pípá. Rántí pé ó ń sọ̀rọ̀ nípa àwọn obìnrin, ó sì ń sọ nípa orí pípá ni yóò sì dípò irun dídì dáradára. Sísán aṣọ ọ̀fọ̀ dípò ìgbayà, ìjóná yóò sì dípò ẹwà. Èyí ń sọ ìwà ìgbéraga, rántí pé a ń ṣe àlàyé lórí níní ọwọ́ tí kò mọ́. Ìwé òwe 4:17, ojú ìgbéraga, ètè èké. Èké ni à ń pè ní irọ́. Èké ni à ń pè ní ìjẹ́rìísí ohun tí ojú ẹ̀ ò tó. Èké ni à ń pè ní kí a máa fi ọwọ́ sí ìwé pé nǹkan kan ṣe ojú wa nígbà tí a kò mọ ohunkóhun nípasẹ̀ rẹ̀. Àti ọwọ́ tí ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀, ìpànìyàn. Ọmọ tí ó wà ní inú tí a kò tí ì bí, ó jẹ́ aláìṣẹ̀. Kò ṣe orílẹ̀-èdè, kò ṣe bàbá, kò ṣe ìyá tí ó rú sí inú, kò sì ṣe àwọn ẹ̀gbọ́n tí ó ṣáájú rẹ̀, kò ṣe ìjọba. Ọmọ tí ó wà ní inú tí a lóyún rẹ̀, kò ṣe sí òfin ìjọba tàbí òfin orílẹ̀-èdè. Ọmọ yìí kò tí ì ṣe Ọlọ́run, kò mọ nǹkan tí a ń pè ní ẹ̀ṣẹ̀. Àwọn wọ̀nyí ni Ọlọ́run pè ní aláìṣẹ̀. Ọwọ́ tí ó sì ta ẹ̀jẹ̀ wọn sílẹ̀ ni ọwọ́ tí ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ó ṣeéṣe kí ó jẹ́ ọkọ obìnrin tí ó jẹ́ aboyún ni ó ní ipá nínú títa ẹ̀jẹ̀ aláìṣẹ̀ yìí sílẹ̀. Ó ṣeéṣe kí ó jẹ́ ẹni tí ó ń gbé oyún yìí rù káàkiri fúnra ara rẹ̀ ni ó ní ọwọ́ nínú títa ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ó sì ṣeéṣe kí ó jẹ́ àwọn dókítà oníṣègùn tí òyìnbó ni ó ń fẹ́ jẹ́ ìrànlọ́wọ́ láti ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀, tàbí àwọn obìnrin tí ó ń ṣiṣẹ́ ní ilé àwọn aláìsàn ni ó ní ọwọ́ nínú títa ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀, tàbí ó lè jẹ́ ọmọ ilé-ìwé tí kò mọ̀ wípé eré ẹ̀ṣẹ̀ pẹ̀lú obìnrin wípé ó lè di nǹkan mọ́ òun lọ́wọ́ ni ó wọ́n sáré káàkiri, tí ó sì ní ọwọ́ nínú títa ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ṣùgbọ́n ní ọ̀nàkọ́nà tí ó fi lè ṣẹlẹ̀, yálà ìwọ tí ó jẹ́ abiyamọ nínú ilé, ti bímọ bíi mẹ́fà tàbí méje tàbí mẹ́jọ tàbí mẹ́wàá, ni ó wá rí wípé o tún lóyún fún ọkọ rẹ, ni ó wá rò wípé kò sí owó láti tọ́jú ọmọ mìíràn, kò sí ilé láti fi ọmọ yìí sí. Ó dàbí ẹni pé bí a bá gba ọmọ yìí láàyè láti wá sáyé, ìyà yóò jẹ ọmọ yìí, yóò sì jẹ àwa pàápàá.
O se se ki o je ironu be ni o sun o si wi pe ki o ta eje alaise sile sugbon ohun kan ni o daju ati obirin ati okunrin ati onisegun ati awon agbebi tabi eni keni ti o ni owo ninu iru ohun ko ohun be won le fi ori sin ki won fi orun sin won le ka bibeli lati ibere de ipari ni ododun won le lo si ori oke ninu aye tabi ki won ki o we ni okun o sese ki won ti e ma tan abela tabi ki won ma wo aso funfun o si sese wi pe ki won ro pe won ma lo si ijo onihin rere bi won ba nta eje alaise sile olorun so fun o wi pe bi o ba fe de orun rere ironupo ada ni o ye ki o ni ki o so fun olorun pelu ekun kikoro pelu omije pelu okan ti a faya pelu ironupo ada ti o jinle to to wi pe o ti je eni ti owo re nta eje alaise sile sugbon awon ti owo won ko mo ni ona won yi o sese o fe ile o fe kole ohun ta ma ni ninu aye ti a ki mu lo sorun ile ile moto tabi obirin o sese o fe gba iyawo lowo elomiran o wa di pe enja ajakadi lori obirin yi tabi lori ile tabi lori okohun o wa di wi pe ki a ma wa ogun kaakiri ki won ti so fun o wi pe eni ti o wa ni idile lagbaja o ni ko je ki ile yi ki o bo si olowo o wa sare titi yala nipa ogun dudu tabi nipa egbe awo tabi nipa gbigbe ada tabi ibon tabi nipa sise adehun pelu awon onimoto lati pa enikan tabi nipa fifi majele si inu onje fun eni ti o je eni ti o pe ni ota re ni ota eje ni isile ti o se pa gba ti o pa tan ile wa di tire o wa joko lori ile we pe ninu aye bo ba mo lati sare lati nile lati ni moto bo ba mo ibi to ye ko rin awon baba isale to ye ko lo ri awon balogun ni ilu ti o ye ki o be wo lati fun o ni ogun awon ti owo won gbo o ni le ni kankan o si ti nile nipa be o ti ni ohun ini nipa be nipa tita eje alaise sile olorun so wi pe ohun duro de o wi pe owo re ko mo opolopo ninu orile ede wa ni won ti pa awon elomiran nitori igbeyawo tabi nitori angba obirin o sese pe okunrin kan ti lo si idile kan lati fe yawo o wa je eni yi gan lohun o lati fe obirin po ni ilu sugbon sibe sibe eni yi gan ti a ti e tin se owo ori lori re sugbon ti o si je afesona o nikan lohun o lati fe igba miran o ti e ma sele wi pe o ti ni iyawo kan sile o ti e tun ti fi afowofa mu eni keji obirin keji wale o sese iketa paapa ti n bimo fun o sugbon sibe sibe eye obirin kan ti elomiran fe fe ohun gan lo wo loju lo tun so wi pe mo meta to wa nile e to ti lalaafia ten pari ija losan loru to le toju ikini tabi ikeji tomo oro njeje siga ato ti o si je ko gbadun iwo funra re
ori buburu ati alakala ko je ko mo.

Ogun, àwọn ọba kìíní orí ìkọkànléní ogún láti ẹsẹ kìíní. Ó sì ṣe lẹ́yìn nǹkan wọ̀nyí ni Naboti ara Jezreeli ní ọgbà àjàrà tí ó wà ní Jezreeli tí ó súnmọ́ ààfin Ahabu ọba Samaria gidigidi. Ahabu sì bá Naboti sọ wípé, fún mi ní ọgbà àjàrà rẹ̀ kí èmi kí ó lè fi ṣe ọgbà ewébẹ̀ nítorí tí ó súnmọ́ ilé mi, èmi ó sì fún ọ ní ọgbà àjàrà tí ó sàn jù ú lọ dípò rẹ̀ bí ó bá dára ní ojú rẹ̀. Èmi ó sì fi iye owó rẹ̀ fún ọ. Naboti sì wí pé, sì wí fún Ahabu pé, Olúwa má jẹ́ kí èmi kí ó fi ogún àwọn bàbá mi fún ọ. Ahabu sì wá sí ilé rẹ̀, ó wúgbọ, inú rẹ̀ sì bàjẹ́ nítorí ọ̀rọ̀ tí Naboti ara Jezreeli sọ fún un. Nítorí tí òun ti wí pé, èmi kì ó fún ọ ní ogún àwọn bàbá mi, òun sì dùbúlẹ̀ lórí àkété rẹ̀, ó sì yí ojú rẹ̀ padà, kò sì fẹ́ jẹun. Jezebeli, ìkan nínú wọn nìyẹn o. Jezebeli ìran àwọn apànìyàn, aya rẹ̀ sì tọ́ wá, ó sì wí fún un pé, èṣe tí inú rẹ̀ fi bàjẹ́ tí ìwọ kò sì jẹun. Ó sì wí fún un pé, nítorí mo bá Naboti ara Jezreeli sọ, mo sì wí fún un pé, fún mi ní ọgbà àjàrà rẹ fún owó, tàbí bí ó bá wù ọ́, èmi ó fún ọ ní ọgbà àjàrà mìíràn ní ipò rẹ̀. Ó sì dáhùn wí pé, èmi kì yóò fún ọ ní ọgbà àjàrà mi. Jezebeli aya rẹ̀ sì wí fún ọ pé, ìwọ kò wá jọba lórí Israẹli nísinsìnyí, dìde jẹun, kí o sì jẹ́ kí inú rẹ kí ó dùn. Èmi ó fún ọ ní ọgbà àjàrà Naboti ara Jezreeli. Bẹ́ẹ̀ ni ó kọ̀wé lórúkọ Ahabu, ó sì fi èdìdí rẹ̀ dí, ó sì fi ìwé náà ṣọwọ́ sọ́dọ̀ àwọn àgbààgbà àti àwọn ọlọ́lá ti ń bẹ ní ìlú rẹ̀, tí ó sì ń bá Naboti gbé. Ó sì kọ sínú ìwé náà pé, ẹ kéde ààwẹ̀, kí ẹ sì fi Naboti sí ipò ọlá láàrin àwọn ènìyàn. Èyí ni Yorùbá máa ń pè ní ọgbọ́n ẹ̀wẹ́, ọgbọ́n ìpànìyàn, ọgbọ́n kí a jẹni lẹ́sẹ̀, ọgbọ́n kí a gba ohun tí ó jẹ́ ti ẹlòmíràn, kí a sì ṣe bí ẹni wípé alára mímọ́ ni wá, kí a pànìyàn láì gbé àdá fúnra wa, láì gbé ìbọn fúnra wa, kí a pa ènìyàn láì tiẹ̀ rí lójúkojú fúnra ara wa. Ó ń sọ fún wa nísinsìnyí wípé, Jezebeli dá ọgbọ́n yìí, ó wá ń sọ ní ẹsẹ̀ ìkẹwàá, kí ẹ sì fi ènìyàn méjì ẹni búburú. Jezebeli mọ àwọn ẹgbẹ́ rẹ̀, àwọn apànìyàn, àwọn ẹlẹ́rìí èké, àwọn ẹni búburú bíi tirẹ̀, ó mọ̀ wọ́n pé wọ́n wà. Ó ní kí wọ́n fi sí iwájú rẹ̀ láti jẹ́rìí pa á wípé, ìwọ bu Ọlọ́run àti ọba, ẹ mú jáde, kẹ sì sọ ọ́ lé òkúta kí ó lè kú. Wọ́n sọ fún wa wípé wọ́n ṣe bẹ́ẹ̀. Ó sọ fún wa ní ìparí ẹsẹ̀ ìkẹtàlá wípé, nígbà náà ni wọ́n mú jáde kúrò ní ìlú, wọ́n sì sọ ọ́ lé òkúta, ó sì kú. Ẹsẹ̀ ìkẹẹ̀dógún, ó sì ṣe

0: àti Jezebeli gbọ́ pé a sọ Naboti lé òkúta, ó sì kú. Jezebeli sọ fún Ahabu pé dèdè kí o sì jogún ọgbà àjàrà Naboti ara Jezreeli, tí ó kọ̀ láti fi fún owó, nítorí Naboti kò sí láàyè, ṣùgbọ́n ó kú. Ó sì ṣe nígbàtí Ahabu gbọ́ pé Naboti kú, ni Ahabu dìde láti sọkalẹ̀ lọ sí ọgbà àjàrà Naboti ara Jezreeli láti jogún rẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run sì tọ Elija ara Tishbi wá pé wípé dìde sọkalẹ̀ lọ ìpàdé Ahabu. Ọlọ́run rí ọ. Ohun tí a ń ṣe ní ìkọ̀kọ̀, Ọlọ́run rí. Àwọn tí a ń pa, àwọn tí a ń ta ẹ̀jẹ̀ wọn sílẹ̀ láìṣẹ̀, nítorí a fẹ́ gba ìyàwó lọ́wọ́ wọn, tàbí nítorí wípé a rò pé àwọn ni wọ́n ń dí wa lọ́wọ́ ìgbéga níbi iṣẹ́, tàbí a rò wípé àwọn ni wọn kò jẹ́ kí a gba iṣẹ́ contract tí a fẹ́ gbà. Nítorí bẹ́ẹ̀, a ti sọ pé bí a bá yanjú ti lágbájá, bí a bá mú kúrò, bí a bá ran lọ sí ọ̀run, ègbé ní pàjáwìrì, ilẹ̀, mọ́tò, owó yóò jẹ́ tiwa, tàbí ó ṣeé ṣe nípa ti olè kí ó jẹ́ pé ìwọ ń tiẹ̀, ó máa ń dá àwọn èèyàn lọ́nà, àwọn tí wọ́n ṣiṣẹ́, tí wọ́n làágùn ọdún kan, ọdún méjì, ọdún márùn-ún, tí wọ́n kó owó jọ láti ra mọ́tò. Ohun tí wọ́n ṣe ní ọdún márùn-ún alẹ́ ọjọ́ kan ni wọ́n fẹ́ ni. Báwo ni wọ́n sì ṣe fẹ́ ní tìrẹ? Pẹ̀lú ìbọn, pẹ̀lú àdá, láti dúró lójú ọ̀nà wípé kí mọ́tò onímọ́tò kó ṣàjẹ́ tìrẹ, bí a tilẹ̀ pa ọmọdé tí ó wà nínú mọ́tò, tí a pa obìnrin, tí a pa ọkùnrin tí ó wà nínú mọ́tò, bí a ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ kí mọ́tò kí ó lè jẹ́ tiwa. Ọlọ́run rí ọ. Owó ẹ̀jẹ̀ kò ní ṣe iná. Bó o jẹun, àìsàn á dé nípa oúnjẹ tó jẹ, nítorí owó tó fi ra oúnjẹ yìí kì í ṣe owó ẹ̀tọ́. Bó jẹ́ ìyàwó ló fi fẹ́ irú owó bẹ́ẹ̀, àwọn tí wọ́n fẹ́ ìyàwó bẹ́ẹ̀ pẹ̀lú owó èrú wọn kì í gbádùn ìyàwó wọn. Ohunkóhun tó ní, bó jẹ́ mọ́tò, bó jẹ́ ilé, tó bá mọ irú àwọn èèyàn bẹ́ẹ̀ lọ béèrè lọ́wọ́ wọn, wọn kì í lè gbé irú ilé bẹ́ẹ̀. Ilẹ̀ tí wọ́n ta ẹ̀jẹ̀ sílẹ̀ láti rà tàbí láti ní, wọn kì í lè lo irú ilé lórí ilẹ̀ bẹ́ẹ̀ pẹ̀lú àlàáfíà. Ojú Ọlọ́run wò ọ́ níbikíbi tí o bá ń lọ. Ọ̀rọ̀ Ọlọ́run tọ Elija wá wípé dìde sọ̀kalẹ̀ lọ ìpàdé Ahabu ọba Ísírẹ́lì tí ó wà ní Samaria. Wò ó, ó wà ní ọgbà àjàrà Naboti, níbi tí ó sọ̀kalẹ̀ lọ láti jogún rẹ̀. Ìwọ ó sì wí fún un pé báyìí lè Olúwa wí, ìwọ ti pa, ìwọ sì ti jogún pẹ̀lú. Ìwọ ó sì wí fún un pé báyìí lè Olúwa wí pé ní ibi tí ajá gbélá ẹ̀jẹ̀ Naboti ni àwọn ajá yóò lá ẹ̀jẹ̀ rẹ àní tìrẹ. Ahabu sì wí fún Elija pé ìwọ rí mi, ìwọ ọ̀tá mi. Ó sì dáhùn pé èmi rí ọ, nítorí tí ìwọ ti ta ara rẹ láti ṣe búburú níwájú Olúwa. Àwọn tí ọwọ́ wọn kò mọ́ ni a ń ṣe àlàyé rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Nínú ìwé òwe ni a ń padà sí nísinsìnyí. Ìwé òwe orí ìkẹfà ẹsẹ̀ ìkẹtàdínlógún wípé ojú ìgbéraga, ètè èké àti ọwọ́ tí ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. àyà tí ń humọ̀ tàbí tí ń gbèrò tàbí tí ń ṣe àṣàrò ohun búburú ẹsẹ̀ tí ó yára ní ire sísá sí ìwà ìkà ẹlẹ́rìí èké tí ń sọ èké jáde àti ẹni tí ń dá ìjà sílẹ̀ láàrin àwọn arákùnrin èyí ń sọ nípa àwọn tí wọ́n máa ń fọ́ ilé onílé àwọn tí wọ́n máa ń gbọ́ ti eku sọ fún ẹyẹ gẹ́gẹ́ bí èdè wa àwọn tí wọ́n máa ń dá ìjà sílẹ̀ láàrin ọkọ àti aya àwọn àna yálà ní ti obìnrin tàbí ní ti ọkùnrin tí wọ́n máa ń ya ìyàwó pẹ̀lú ọkọ rẹ̀ tàbí àwọn olùdáni ní ìmọ̀ràn àwọn àlùfáà tí wọ́n máa ń pe ìyàwó wípé ọkọ rẹ̀ ń fìyà jẹ ọ́ ni ó jẹ́ má gbàrú bẹ́ẹ̀ fún tí wọ́n á sì dá ìjà sílẹ̀ tàbí tí wọ́n á sọ fún ìyàwó wípé tàbí tí wọ́n á sọ fún ọkọ wípé mo ń rí ìjáde ìyàwó rẹ ó dàbẹ́ ni pé gbogbo owó èkó tẹ ní aṣọ lẹ fẹ́ fi rà tán ìyàwó àpà tó gbé sílé oúnjẹ aṣọ nìkan ló mọ̀ rà o sì sọ fúnrú ìyàwó yìí wípé ẹni tó bá mówó délé ni wọ́n máa yìn kó sì bójú tó dáadáa gbà tí olùdámọ̀ràn yìí olùdá ìjà sílẹ̀ láàrin ọkọ àti ìyàwó tí ó bá ti sọ bẹ́ẹ̀ ó di kí ojú ọkọ kí ó wà lókè nílé kó má gbọ́ ti ìyàwó mọ́ kò sí ohun tí ìyàwó bẹ́ẹ̀ lè ṣe lẹ́yìn ìgbà tí olùdámọ̀ràn olùdá ìjà sílẹ̀ ti bá sọ̀rọ̀ tí ó máa gbọ́ sí ìyàwó rẹ̀ lẹ́nu ṣùgbọ́n àwọn olùdá ìmọ̀ràn bẹ́ẹ̀ ni a ń sọ wípé wọ́n ní ọwọ́ àìmọ́ inú ọlọ́run kò sì dùn sí wọn nínú àìsáyà ewé wòlíì àìsáyà orí ìkíní à ń kà á láti ẹsẹ ìkẹwàá gbọ́ ọ̀rọ̀ olúwa ẹ̀yin olórí sódómù fi etí sí òfin ọlọ́run wa ẹ̀yin ènìyàn gomorrah àwọn ọmọ ìsírẹ́lì ni ọlọ́run bá sọ̀rọ̀ níhìn-ín ṣùgbọ́n ó ń pè wọ́n ní sódómù àti gomorrah nítorí ìwà ìkà ìwà èérí ìwà àìmọ́ tí ó wà lọ́wọ́ wọn olúwa ní kí ni ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bọ̀ yín já sí fún mi èyí ni à ń pè ní iṣẹ́ ìsìn lásán ọ̀pọ̀lọpọ̀ ẹbọ ọ̀pọ̀lọpọ̀ ìsìn ọlọ́run wípé kí ni ó já sí fún mi èmi kún fún ọrẹ sísun àgbò àti fún ọ̀rá ẹran àbọ́pa bẹ́ẹ̀ ni èmi kò sì ní inú dídùn sí ẹ̀jẹ̀ akọ màálù tàbí sí ti ọ̀dọ́ àgùntàn tàbí sí ti òbúkọ nígbà tí ẹ̀yin wá láti fi ara hàn níwájú mi ta ló ó bèèrè yìí lọ́wọ́ yín láti tẹ àgbàlá mi ó yẹ kí o bi ara rẹ léèrè wípé bí ọlọ́run bá wò ọ́ tí ó ń sọ wípé ta ni ó ní kí o tẹ àgbàlá òun nínú ayé tí ó ń sọ wípé ilé tí a fi ọwọ́ kọ́ tí a ń pè ní tẹ́ḿpìlì tàbí tí a ń pè ní ilé ìsìn tí ọlọ́run rí ọ níbẹ̀ tí ó ń sọ wípé ẹ lè jáde wípé ta ni ó pè ọ́ wá o gbọ́ wípé wọ́n ń pe orúkọ olúwa ìwọ náà pẹ̀lú ọwọ́ ẹ̀tẹ̀ ọwọ́ ẹ̀tẹ́ ọwọ́ ẹ̀ṣẹ̀ ò ń gbé bíbélì ìwé ọlọ́run tó ní àfara ẹgbẹ́ jáde kúrò nínú ilé ayé ilé tí a fi ọwọ́ kọ́ mélòó mélòó ni ilé ọ̀run bí ó bá jẹ́ wípé Jésù gbà tí ó wà nínú ayé ó rí àwọn tí wọ́n wà ní tẹ́ḿpìlì àwọn tí wọ́n sọ wípé wọ́n fẹ́ sin ọlọ́run bí ìwọ náà ti wá ní òní tó sọ pé o gbọ́ wípé wọ́n ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ pẹ̀lú ògùn nínú àpò rẹ pẹ̀lú ìgbàdí nídìí rẹ pẹ̀lú òrùka ẹ̀rẹ lọ́wọ́ rẹ ìwọ náà gbọ́ pé wọ́n ní gbé ìwọ náà bá gbé bíbélì ò ń sáré bọ̀ bó ló ń lọ a fẹ́ lọ sin ọlọ́run ni àwọn dípà wọ́n gbé tuntun dé o wọ́n ní kí a ká lọ èmi náà ń tẹ̀lé wọn lọ pẹ̀lú ògùn dúdú lápò ẹ èyí tó fi sẹ́nu èyí tó fi sídìí èyí tó fi sọ́rùn èyí tó fi sápò ìwọ náà gbé bíbélì òde ọlọ́run wá ní ta nìyí èwo ló ń ṣe níhìn-ín ẹ lé jáde bọ́lọ́run ò tiẹ̀ sọ bẹ́ẹ̀ fún wa àwọn áńgẹ́lì wà ń bí wọ́n mọ̀ ọ́ jésù wà ń bí ayé àtijọ́ ẹgba ló fi lé irú yín jáde àwọn tí wọ́n rò pé wọ́n fẹ́ sìn ṣùgbọ́n tí ìwà ẹ̀ṣẹ̀ tí ò kúrò lọ́wọ́ wọn ni jésù mú ẹgba jésù tó fẹ́ràn ọmọdé tó tiẹ̀ fẹ́ràn àwọn ẹlẹ́ṣẹ̀ pẹ̀lú tó sì ní ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yìn tí ń ṣiṣẹ́ tí a sì di ẹrù wúwo lé lórí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tí ó rí àwọn kan àwọn àgàbàgebè tó lé wọn jáde bí jésù bá lé àwọn kan jáde nínú ilé tó wà ní ayé tí a ń pè ní tẹ́ḿpìlì mélòó-mélòó ní ọ̀run bọ́lọ́run bá mú tó bá mú sùúrù fún ọ tí ò tí ì ní kí àwọn adènà kí wọ́n gbé ọ kí wọ́n dì ọ́ tọwọ́ tẹsẹ̀ láti gbé ọ jáde ó ṣe bẹ̀rù èyí tó wà lọ́wọ́ ẹ èyí tó wà lápò ẹ kò jù ú lẹ̀ ó ń sọ fún ọ ní ẹsẹ̀ kejìlá wípé nígbà tí ẹ̀yin wá láti fi ara hàn èyí tí àwọn ẹlẹ̀sìn ṣe lọ́jọ́ òní nìyí láti fi ara hàn láti fi aṣọ hàn léèsì tuntun tó ṣẹ̀ jáde ká lè mọ̀ wípé àwọn ni wọ́n kọ́kọ́ jẹ gbèsè ẹ̀ wọ́n á kó wọ̀ gba tó wọṣọ tó ló ń bọ̀ nílé ọlọ́run gbèsè wà lórí gèlè tó wé lórí bàtà ẹ gbèsè ìró ẹ gbèsè bùbá ẹ gbèsè ó wá ń sin ọlọ́run pẹ̀lú gbèsè lọ́rùn aṣọ kérésìmesì a ń ṣe ìjáde jésù kristi tá a bí jésù onírẹ̀lẹ̀ a ń ṣe ìjáde ìrántí bíbí ẹni tó ní ìrẹ̀lẹ̀ a ń ṣe ìrántí onírẹ̀lẹ̀ pẹ̀lú ìgbéraga wọ́n la ń ṣèkórè ìgbéraga ìgbèsè wọ́n la ń ṣe bàsá ìgbèsè àfẹ́sìnkú ìgbèsè àbímọ ìgbèsè láti farahàn láti fi aṣọ hàn a sì ń sọ wípé a jẹ́ onígbàgbọ́ onígbà tó wá láti fi ara hàn níwájú mi tẹ́lẹ̀ ó béèrè yìí lọ́wọ́ yín ṣé ọlọ́run sọ fún ọ wípé kó tó wá sí òun kí o kó sínú ìgbèsè aṣọ ìgbèsè góòlù ìgbèsè yẹtí kí o tó lè sin ọlọ́run o ní ta ni ó béèrè yìí lọ́wọ́ yín láti tẹ àgbàlá mi ẹ má mú ọ̀rẹ́ asán wá mọ̀ èwo lọ́rẹ́ asán owó tó wà lápò ẹ náírà márùn-ún mo fẹ́ fún ọlọ́run òjì ọgọ́rùn-ún náírà ìwọ náà gbọ́ pé onígbàgbọ́ máa ń san ìdá mẹ́wàá èyí tá a gbà lọ́wọ́ ẹni ẹlẹ́ni lójú títì èyí tá a rí he tó yẹ ká dá padà fóní nǹkan olówó ń sọkún ìwọ ń yọ̀ nínú ilé ìsìn owó mú lára owó olè o fẹ́ ṣe ìtọrẹ àánú wọn ẹnìkan tún ti bímọ ẹ wá o ẹ̀yìn tí ẹ̀yìn amúlùdùn ẹ̀yìn tínú yín dùn wípé lágbájá bímọ ẹ wá sanwó gbogbo owó olè èyí tó jẹ́ pé ṣìnà ló ń ṣe tó ń fi ọkùnrin bá ara rẹ̀ jẹ́ gbogbo owó àgbèrè tí wọ́n kó wá láti ilé àwọn oníregbè wọn kò wá sí ilé ọlọ́run owó tẹ́tẹ́ wọn kò wá sí ilé ọlọ́run owó contract èyí tá a fi owó ẹ̀yìn tí a fi gbà a kò wá sí ilé ọlọ́run owó tá a fi ebi pa ìyàwó wa tí ìyàwó mu gàrí táwa mutí owó ọtí tó ṣẹ́kù a kò wá sí ilé ọlọ́run ìjó yẹn ò lápèjúwe ìlú àtẹ̀wọ́ gbogbo ẹ̀ ló wà ńbẹ̀ àwa wá àfẹ́ràn ọlọ́run àásàndá mẹ́wàá àádáwó ọrẹ nínú owó olè owó jìbìtì owó èrú ṣé ọlọ́run là ń sìn ni àbí à ń sin ara wa ó níta ni ó béèrè yìí lọ́wọ́ yín ó ní ẹ má mu ọrẹ asán wá mọ́ tùràrí já sí ohun ìríra fún mi ṣé àwọn ẹlẹ́sìn tùràrí ò ka bíbélì débí ni ṣé àwọn tí wọ́n ń lé ẹ̀mí ọlọ́run jáde pẹ̀lú èéfín ṣé wọn kò ka bíbélì tiwọn dé àìsáyà orí kìíní àbí wọ́n sìn gẹ́gẹ́ bí ìrònú wọn tùràrí já sí ohun ìríra fún mi oṣù titun àti ọjọ́ ìsinmi ìpè àjọ èmi kò lè rọ́jú gbà á ẹ̀ṣẹ̀ ní àní àpéjọ ọwọ́ nì ó wá ń sọ ní ẹsẹ̀ kẹẹ̀dógún wípé nígbà tí ẹ̀yin na ọwọ́ yín jáde èmi ó pa ojú mi mọ́ fún yín ẹ̀ṣẹ̀ náà pọ̀ tí ọlọ́run fi sọ wípé bí òun ti fẹ́ràn àdúrà tó nì bí òun ti fẹ́ràn kí àwọn ènìyàn kí ó máa ké pe òun tó nì wípé nígbà tí àwọn wọ̀nyí bá na ọwọ́ wọn jáde òun pa ojú òun mọ́ fún wọn ní tòótọ́ nígbà tí ẹ̀yin bá gba àdúrà púpọ̀ èmi kì yóò gbọ́ a sá ń gbá àwẹ̀ a sì ń yíra nílẹ̀ a sì ń ṣe ìṣóoru síbẹ̀síbẹ̀ àdúrà ọgbà ó ṣe wá títí dé ibi tí gbàtà gbàdúrà títí tọ́lọ́run ò gbọ́ labadi sọ́ọ̀lù kejì lani tọ́lọ́run ò bá gbọ́ àwọn àjẹkù nígboro àwọn oṣó ò tí kú tán nítorí bẹ́ẹ̀ ẹ bá mi wá wọn káàkiri àwọn tí ọwọ́ wọn gbó nítorí pé ọlọ́run sọ pé òun kò àdúrà pé òun ò gbọ́ mọ́ nítorí bẹ́ẹ̀ àwọn oṣó àti àjẹ́ tó kù àti àwọn ẹlẹ́bọ lóògùn tó kù ẹ bá mi wá wọn ó bá ń sáré káàkiri níbo ni ìwọ ọmọ ní oko abẹ́kúta tán tó ti ń sáré níbo ló mọ̀ ní agbègbè ìjẹ̀bú nítorí pé ọ̀tá ò kúrò ó dẹ̀ ti gbàdúrà ó ti gba àwẹ̀ omi àdúrà ó ti mú bó jẹ́ wípé ó máa hàn lára ni béèyàn bá máa ń yọkùn lórí omi àdúrà ó bá ti yọkùn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àdúrà ọgbà ó wá ní tí sáàmù ò bá lágbára mọ́ tí àdúrà ò sì jẹ́ àwọn bàbá àṣàlẹ̀ àwọn balógun àwọn ẹlẹ́bọ lóògùn wọ́n kù bí sọ́ọ̀lù ṣe ṣe nìyẹn nígbà tí ọjọ́ àti lọ tó súnmọ́ tòsí èyí tí ìbá fi ronúpòwàdà kò ronúpòwàdà ó parí eré ìje rẹ̀ sínú wíwá àwọn oṣó àti àjẹ́ ó kú sínú ẹ̀ṣẹ̀ Ẹni tí Ọlọ́run fúnra ara rẹ̀ yàn lọ́ba. Ẹni tí ó ti ní ìyípadà ọkàn tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Bí o bá fi ohunkóhun kún ìgbàgbọ́, a bá ètò ní lọ́wọ́, a bà á jẹ́. A kì í fi ohunkóhun kún ìhìnrere. Ó ní ní ẹsẹ̀ ìkẹẹ̀dógún pé ọwọ́ yín kún fún ẹ̀jẹ̀. Ṣé mo sọ fún ọ? Èyí ni Ọlọ́run kì í fi gbọ́ àdúrà àwọn tí ọwọ́ wọn kún fún ẹ̀jẹ̀. Ṣùgbọ́n kò mọ níbẹ̀. Ní Aesaya orí 69. Láti ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹrin, kíyè sí ọwọ́ Olúwa kò kúrò láti gbani. Bẹ́ẹ̀ ni etí rẹ̀ kò wúwo tí kì yóò fi gbọ́. Ṣùgbọ́n àìṣedédé yín ló yà yín kúrò lọ́dọ̀ Ọlọ́run yín, àti ẹ̀ṣẹ̀ yín lè ó pọ́jú rẹ̀ mọ́ kúrò lọ́dọ̀ yín, tí òun kì yóò fi gbọ́. Nítorí ọwọ́ yín di aláìmọ́ fún ẹ̀jẹ̀. Ọwọ́ yín di aláìmọ́ fún ẹ̀jẹ̀ àti ìka yín fún àìṣedédé. Ètè yín ń sọ èké. Ahọ́n yín ń sọ ibi jáde. Kò sí ẹni tí ń wá ẹ̀tọ́. Bẹ́ẹ̀ni, kò sí ẹni tí ń dájọ́ ní òtítọ́. Wọ́n gbẹ́kẹ̀lé ohun asán. Wọ́n ń sọ èké. Wọ́n lóyún ìkà. Wọ́n ń bí ìparun. Ẹsẹ̀ ìkẹfà. Okùn wọn kì yóò di ẹ̀wù. Èyí ń sọ wípé okùn aláǹtakùn ní gbogbo wàhálà àti eré sísá tí ẹni tí ó ní ọwọ́ àìmọ́ tí ó ṣe pé okùn wọn a kì yóò lè ṣe di ẹ̀wù tí a wọn. Bẹ́ẹ̀ ni wọn kì yóò fi iṣẹ́ bo wọn bo ara wọn. Ó sọ wípé kò sí bí ẹlẹ́ṣẹ̀ bó ti lè sáré tó. Bó bá raṣọ kò ní bò ó. Bó lówó kò ní ká wàhálà tó wà ńlẹ̀. Bó ní mọ́tò yóò ní lè débi tí àlàáfíà ẹ̀ wà. Ó ní iṣẹ́ wọn ní iṣẹ́ ìkà. Iṣẹ́ ipá ń bẹ lé ọwọ́ wọn. Ẹsẹ̀ wọn sáré sí ibi. Wọ́n sì yára láti ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ẹ̀mí Ọlọ́run tẹnu mọ́ fún wa. Èrò ibini. Ìbàjẹ́ àti ìparun ń bẹ ní ipa wọn. Ọ̀nà àlàáfíà ni wọn kò mọ̀. Kò sí ìdájọ́ kan nínú ìrìn wọn. Wọ́n ṣe ipa ọ̀nà wíwọ́ fún ara wọn. Ẹnikẹ́ni tí ó bá tọ̀ ọ́ kì yóò máa àlàáfíà. Ǹjẹ́ bí ó bá rí bẹ́ẹ̀, ó ní padà láti wá Ọlọ́run nígbà tí o lè rí i, láti ké pè é nígbà tí ó wà nítòsí. Bí o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ, àánú wà, nítorí ọjọ́ àánú àti ọjọ́ orí ọ̀fẹ́ ni a wà lónìí. Ṣùgbọ́n bí o bá ṣe ti àgàbàgebè, bí o bá gbàdúrà bí ọ̀rẹ́ rẹ tí ó wà ní ìwé Lúkù orí 18, bí o bá gbàdúrà bí ẹlẹ̀sìn yìí tí a fẹ́ kà nípa rẹ̀, ó dájú wípé ní ọjọ́ ìkẹyìn, àbámọ̀ àti òṣé ni yóò gbẹ̀yìn fún irú ẹni bẹ́ẹ̀. Ṣùgbọ́n bí o bá jẹ́ mara rẹ gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ àti ẹlẹ́bi, tí o sì ń fẹ́ sọ fún Ọlọ́run wípé o ní ọwọ́ àìmọ́ àti ọkàn ti ko funfun bi o ba ni se awa wi le kan si loni bi o ba ke pe oluwa yo gbo ti re ni luku ori ikeji din logun lati ese ikewa pe awon okunrin meji goke lo si tempili lati gbadura okan je farisi ekeji si je agbowode eyi farisi dide o si gbadura ninu ara re bayi pe eyi farisi o dide o si gbadura ko je gbadura sita sugbon gbadura ninu ara re bayi pe Olorun mo dupe lowo re nitori ti emi ko ri bi awon iyoku o nse awawi o nbo ese re mole oni emi ko ri bi awon iyoku awon aloni lowo gba awon alaisoto panshaga tabi emi ko ti le ri bi agbowode yi emi ngba awe esin awon elomiran koju eyi lo emi ngba awe ni erin meji le ose mo san ida mewa ohun gbogbo ti mo ni ese kerinla mo wi fun yin okunrin yi okunrin keji eyi ti o je agbowode sokale lo si ile re ni ilalari ju ekeji lo ekeji yi ni farisi mo totan mo ti josin tan ile isin la bi mi si baba mi alufani awa la mu ihin rere esin igbagbo lo sabule abule wa awa ni apa ibori sharun ni ojo kini ni abule wa ṣùgbọ́n síbẹ̀ síbẹ̀ irọ́ kúrò lẹ́nu ẹ̀ èké ṣíṣe kò kúrò lẹ́nu ẹ̀ ṣíṣẹ́yún kò kúrò lọ́wọ́ ẹ̀ owó ẹ̀yìn kò kúrò nínú owó ẹ̀ síbẹ̀ síbẹ̀ àjọ ara rẹ̀ lójú nítorí ìwé òwe sọ fún wa orí ọgbọ̀n ẹsẹ̀ kejìlá wípé ìran kan wà ìran àwọn ènìyàn kan wà tí ó mọ́lé ojú ara rẹ̀ ṣùgbọ́n a kò tí ì wẹ̀ẹ́nù kúrò nínú èérí rẹ̀ ẹ̀jẹ̀ jésù kristi nìkan ló máa ń wẹ èérí gbogbo nù kúrò ní ìgbésí ayé wa bí o kò bá ní ìdánilójú wípé ẹ̀jẹ̀ jésù kristi ti wẹ̀ ọ́ ó ní ohun tó lè ṣe àwọn mìíràn ṣáájú wa wọ́n ti gbọ́ irú ọ̀rọ̀ yìí wọ́n sì ti ṣe ohun tí ó yẹ láti ṣe bí ìwọ pàápàá bá tẹ̀lé àpẹẹrẹ rere bẹ́ẹ̀ ó dájú wípé ẹ̀jẹ̀ jésù ó sì wà síbẹ̀síbẹ̀ láti wẹ èérí àti àbàwọ́n gbogbo nù kúrò òwe orí ìkejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ kẹtàlá ẹni tí ó bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó jẹ́wọ́ tí ó sì kọ́ sílẹ̀ yóò rí àánú ìbùkún ni fún ẹni tí ó bẹ̀rù nígbà gbogbo ṣùgbọ́n ẹni tí ó bá sé àyà rẹ̀ lé ni yóò ṣubú sínú ibi bí o ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lónìí tí o sì mọ̀ wípé ẹ̀jẹ̀ Jésù kò tí ì wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù nítorí pé ìwọ náà rí pé ọwọ́ rẹ jẹ́ aláìmọ́ síbẹ̀ o sì ṣetán láti tú ọkàn rẹ payá fún Ọlọ́run wípé bíbo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ kò ní jẹ́ ìwà rẹ mọ́ o sì ń fẹ́ jẹ́wọ́ kí o sì kọ gbogbo ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀
1: Ìlérí Ọlọ́run ni wípé àánú àti orí ọ̀fẹ́ yóò jẹ́ tìrẹ. Ó ń sọ ní Isaiah orí 65:1. Ẹsẹ̀ ìkẹfà àti ẹsẹ̀ ìkeje wípé ẹ wá Olúwa. Nígbà tí ẹ lè rí ẹ pè é nígbà tí ó wà nítòsí, jẹ́ kí ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀. Ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀. Ó ṣeéṣe kí àwọn èèyàn ti máa sọ lẹ́yìn rẹ pé lágbájá, èèyàn tó burú tó láyé kò sí. Ó ṣeéṣe àwọn tó ti bá níṣẹ́ pọ̀ kí wọ́n ti máa sọ láàrin ara wọn pé o bá lágbájá ṣiṣẹ́, o wọ wàhálà. Lágbájá ẹni búburú ni, ṣùgbọ́n wọn ò ní sọ ní ojú rẹ. Ó ṣeéṣe kó jẹ́ aya tó tẹ orí rẹ̀ ba nínú ilé, tó ń sunkún, tó nìkan dá sunkún ní inú iyàrá rẹ̀. Ni ó sọ fún àwọn ọmọ wípé mo fẹ́ kan yìí ná. Èèyàn búburú, wọ́n sọ lẹ́yìn ẹ, ṣùgbọ́n láàárọ̀ yìí Ọlọ́run ò sọ lẹ́yìn ẹ. Àwọn tó ń sọ lẹ́yìn ẹ pé èèyàn búburú ni ọ́, ẹ̀rù ń bà wọ́n torí wọn lè sọ́kù ọ lójú. Bọ́n bá sọ bẹ́ẹ̀, ìwà ìkà, ìwà agbára, ìwà ipá, wọ́n rí wípé ó pọ̀ lọ́wọ́ ẹ. Ọgbọ́n tí a fi ń ṣèèyàn ní jàǹbá, wọ́n rí pé ó pọ̀ lọ́wọ́ ẹ. Nítorí bẹ́ẹ̀, wọn ò jẹ́ sọ dójú ẹ, ṣùgbọ́n Ọlọ́run láti ẹnu wòlíì rẹ̀, ó sọ́kàn ọ lójú lówùúrọ̀ wípé èèyàn búburú ni ọ. Ẹni tí a ò tí ì wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, ó jẹ́ ènìyàn búburú. Ó wá sọ wípé bí ẹni búburú yìí, bí ó bá kọ ọ̀nà rẹ̀ sílẹ̀, àti kí ẹlẹ́ṣẹ̀ kí ó kọ ìrònú rẹ̀ sílẹ̀, sì jẹ́ kí ó yí padà sí Olúwa, jẹ́ kí ó yí padà sí Olúwa, òun ó sì ṣàánú fún, àti sí Ọlọ́run wa yóò sì fi jì í lọ́pọ̀ lọ́pọ̀. Bí o bá ké pe Ọlọ́run lónìí, mo gbàgbọ́ wípé yóò dáríjì ọ́. Ọwọ́ tó jẹ́ aláìmọ́, Ọlọ́run á fọ́ nínú ẹ̀jẹ̀ Jésù, a sì di mímọ́. Ní Isaiah orí 1 ni ó ti ń fún wa ní ìlérí wípé Olúwa wípé ẹsẹ̀ 18:20, wá nísinsìnyí kí o sì jẹ́ kí a sọ àsọyé pọ̀. Bí ẹ̀ṣẹ̀ yín bá rí bí òdòdó, wọn ó sì fún bí òjò dídì. Bí ó bá sì pọ́n bí àlàárì, wọn ó dàbí irun àgùntàn. Bí Ọlọ́run bá na ọwọ́ ìpè jáde wípé bí ó tilẹ̀ jẹ́ pé a jẹ́ aláìmọ́, aláìyẹ, àti eléèrí, àti ẹlẹ́ṣẹ̀, wípé ṣùgbọ́n òun ti ṣe ìpèsè sílẹ̀ fún ìwẹ̀numọ́ gbogbo ẹlẹ́ṣẹ̀ pátápátá. Bí a bá gbá ọwọ́ àánú yìí mú, a ó jẹ olóríire púpọ̀. Ìlérí rẹ̀ yóò sì ṣẹ sí wa lára. Nígbà tí ó bá gba ọkàn wa là, tí ó wẹ ẹ̀ṣẹ̀ wa nù, tí ó mú ẹ̀ṣẹ̀ wa lọ, ohun tí ó ṣẹlẹ̀ ni wípé a sọ wá di ẹ̀dá titun. A ṣe ọwọ́ wa ní mímọ́, a sì jẹ́ kí ìwà wa kí ó yí padà. Ìyípadà tí ó dé bá wa ni wọ́n sọ fún wa ní orin Dáfídì orí 15. Bí irú ìyípadà bá ti dé bá ọ, bẹ́ẹ̀ ó jẹ́ pé o ti di olóríire. O je pe o ti mura irin ajo lo si ilu orun rere.
2: Iwa si ikesi.
3: This CLM Radio, the spiritual warfare is our concern.
4: E je ki a gbadura. Olorun wa pẹ̀lú ọkàn ìrètí ni a fi tọ̀ yín wá ní àṣálẹ̀ yìí ní ìgbàgbọ́ wípé ẹ ó tọ́ wa sí ọ̀nà àti tí wípé ẹ ó kọ́ wa ní ọ̀rọ̀ yín ẹ ó sì jẹ́ kí a lè jẹ́ ẹni tí ó fẹsẹ̀ múlẹ̀ ní ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run. À ń bẹ̀ yín wípé oore ọ̀fẹ́ láti jẹ́ alábàápín pẹ̀lú àwọn tí ó fẹsẹ̀ múlẹ̀ nínú ìhìn rere ẹ jẹ́ kí ó jẹ́ tiwa ní orúkọ Jésù. A bẹ̀ yín wípé ìmọ́lẹ̀ láti òkè wá yóò tàn sí ọ̀rọ̀ yín gẹ́gẹ́ bí a ti ń kà á gẹ́gẹ́ bí a ti ń gbọ́. A bẹ̀ yín wípé òye yóò yé wa, ọgbọ́n yóò jẹ́ tiwa, ìlànà yín yóò sì jẹ́ ohun tí a mọ̀ dájúdájú tí yóò sì jẹ́ oore ọ̀fẹ́ fún wa láti tẹ̀lé ní orúkọ Jésù. A bẹ̀ yín wípé nísinsìnyí kí ẹ̀mí yín kí ó jẹ́ olùkọ́ fún wa, ẹ ṣàánú fún wa, ẹ tọ́ wa sí ọ̀nà kí a sì lè ní oore ọ̀fẹ́ láti tẹ̀lé títí dé òpin. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì ni a gbàdúrà. Lónìí ẹ̀kọ́ wa ni a ó rí nínú ìwé Kólósè orí kìíní ẹsẹ̀ ìkẹsàn-án ni a ó máa wò ní fínífíní. Kólósè orí kìíní ẹsẹ̀ ìkẹsàn-án. Nítorí èyí láti ọjọ́ tí àwa ti gbọ́ àwa kò sinmi láti máa gbàdúrà àti láti máa bẹ̀bẹ̀ fún yín pé kí ẹ̀yin kí ó lè kún fún ìmọ̀ ìfẹ́ rẹ̀ nínú ọgbọ́n àti ìmòye gbogbo tí ṣe ti ẹ̀mí. Lónìí ni a ń wo ohun tí Paul ìránṣẹ́ Ọlọ́run apostoli fún àwọn kèfèrí tí ó ṣe fún àwọn ará Kólósè nípa wípé ó ń gbàdúrà fún wọn. Láti ẹsẹ̀ tí a kà yìí ni a ó ti rí kókó ọ̀rọ̀ wa tí ó dúró lórí àdúrà fún àwọn onígbàgbọ́. Bí a ti kọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀, Paul kò tí ì dé ìlú Kólósè ṣùgbọ́n ó ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìránṣẹ́ fún wọn láì tí fi ìgbà kankan dé ọ̀dọ̀ wọn rí. Ìránṣẹ́ tí a sọ pé ó ń ṣe fún ọ ni wípé ó ń gbàdúrà fún wọn. Àdúrà sì jẹ́ ìránṣẹ́ púpọ̀ láti ọwọ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n lè ṣe fún wa láti jẹ́ kí a fi ẹsẹ̀ wa múlẹ̀, láti jẹ́ kí a dàgbà nínú ìgbàgbọ́, láti jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run àtòkè wá kí ó yé wa, láti jẹ́ kí ìmọ́lẹ̀ ẹ̀yìn rere kí ó tàn sí ọkàn wa, àti láti jẹ́ kí oore ọ̀fẹ́ kí ó ṣàn sí wa láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ó ti ń gbàdúrà fún wọn ní ọ̀pọ̀ ìgbà kí ó tó di wípé ó ní àǹfààní láti wàásù sí wọn. Ìlépa iṣẹ́ ìránṣẹ́ ni àṣepé àwọn ènìyàn mímọ́. Bí a bá ń sọ nípa iṣẹ́ ìránṣẹ́ ti apostoli, tí a ń sọ nípa ti àwọn wòlíì, tí a ń sọ nípa ti àwọn evangelisti, tí a ń sọ nípa ti olùṣọ́àgùtàn àti olùkọ́ni, èrèdí ìránṣẹ́ wọn, èrèdí ìwàásù wọn, èrèdí ìlọsókè sódò wọn, èrèdí tí wọ́n fi ń káàkiri láti ṣe ìránṣẹ́ fún wa ni wípé kí a lè jẹ́ ẹni pípé. Ẹ jẹ́ kí a wo Éfésù orí kẹrin láti ẹsẹ̀ ìkọkànlá dé ẹsẹ̀ ìkejìlá. Kí a wo ohun tí a fi ti èyí tí a sọ yìí lẹ́yìn wípé ìránṣẹ́ tí àwọn olùṣọ́ àgùntàn tàbí olùkọ́ni tí wọ́n ṣe fún wa, ó dúró lórí wípé kí a lè di ẹni tí ó pé nínú ìgbàgbọ́ àti nínú oore ọ̀fẹ́ Ọlọ́run. Éfésù orí kẹrin láti ẹsẹ̀ kọkànlá. Ó sì ti fi àwọn kan fúnni bí apostoli àti àwọn mìíràn bí wòlíì àti àwọn mìíràn bí evangelisti àti àwọn mìíràn bí olùṣọ́ àgùntàn àti olùkọ́ni. Kí sì ni èrè ìdí tí a fi fi àwọn wọ̀nyí fúnni? Ẹ jẹ́ kí a wọ ẹsẹ̀ ìkejìlá. Fún àṣepé àwọn ènìyàn mímọ́ fún iṣẹ́ ìránṣẹ́ fún ìmúdàgbà ara Kristi. Ara Kristi ni a ń pè ní ìjọ Kristi. Èyí tí a fi ń ṣe ìránṣẹ́ fún wa, yálà ní ọjọ́ ajé tàbí ní ọjọ́bọ̀ tàbí ní ọjọ́ Àìkú, ni wípé kí a lè di ẹni pípé nínú Olúwa, àti wípé kí a lè mú wa dàgbà sókè nínú ìgbàgbọ́ àti ìrètí wa nínú Ọlọ́run. Ó ń sọ fún wa ní ẹsẹ̀ ìkẹtàlá wípé títí gbogbo wa yóò fi dé ìṣọ̀kan ìgbàgbọ́ àti ìmọ̀ ọmọ Ọlọ́run, títí a ó fi di ọkùnrin, èyí ni ọkùnrin alágbára, ọkùnrin tí ó dúró ṣinṣin, títí a ó fi dé ìwọ̀n gígùn ẹ̀kún Kristi. Báwo ni ó ṣe lè ṣeéṣe fún yálà apostoli tàbí wòlíì tàbí evangelisti tàbí olùkọ́ni tàbí olùṣọ́àgùtàn láti jẹ́ kí ara Kristi, ìjọ Ọlọ́run, láti jẹ́ kí àwọn ènìyàn Ọlọ́run tí a ti gbàlà, kí wọn kí ó lọ sí ibi gíga gẹ́gẹ́ bí gígùn ìbú ìfẹ́ Ọlọ́run, àti kí wọn kí ó sì lè gbé ìgbésí ayé tí ó wu Ọlọ́run. Ìkókó méjì ni a rí nínú iṣẹ́ ìsìn àwọn ènìyàn Ọlọ́run wọ̀nyí. Ìkíní, wíwàásù ọ̀rọ̀ Ọlọ́run. Ìkejì, àdúrà gbígbà fún àwọn tí à ń wàásù sí. Iṣẹ́ àwọn apostoli orí kẹfà ẹsẹ̀ ìkẹrin. Ṣùgbọ́n àwa ó dúró ṣinṣin nínú àdúrà ìgbà àti nínú iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ náà. Àwọn apostoli ti ìṣáájú ni wọ́n sọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí fún àwọn ìjọ ní Jerusalemu. Wọ́n sọ fún wa ìkókó méjì tí iṣẹ́ ìránṣẹ́ wọ́n dúró lé lórí. Ìkíní, nínú àdúrà gbígbà. Ìkejì, nínú ìránṣẹ́ ọ̀rọ̀ Ọlọ́run. Bí a bá wo ohun tí a nílò nínú ìjọ tí ó lè jẹ́ àṣepé fún àwọn ènìyàn mímọ́, a rí wípé nǹkan méjì wọ̀nyí ni ó ṣe pàtàkì púpọ̀ fún wa láti lè tẹ̀lé. Ìkíní, àdúrà gbígbà. Ìkejì, ọ̀rọ̀ Ọlọ́run ní gbígbọ́. Ó sì yẹ fún wa gẹ́gẹ́ bí ọmọ ìjọ kí a rí wípé bí a ti ń wàásù ọ̀rọ̀ Ọlọ́run sí wa láti ọwọ́ àwọn olùkọ́ tàbí olùṣọ́àgùtàn, ó yẹ kí a gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run tí a ń kọ́ wa. Lẹ́ẹ̀kejì, bí a ti ń gbàdúrà fún wa, ó yẹ kí àwa pàápàá kí a máa gbàdúrà kí ọ̀rọ̀ Ọlọ́run tí a ń gbọ́ kí ó lè ṣe wá lóore ní ìgbésí ayé wa. A sì tún kọ́ ẹ̀kọ́ wípé bí Paul ti ń ṣe nǹkan méjì wọ̀nyí tí ó sì ń lépa láti fi ẹsẹ̀ wọn múlẹ̀. Ìkíní, nípa gbígbàdúrà. Ìkejì, nípa kíkọ́ni. Nípa kíkọ ìwé yìí ṣọwọ́ sí àwọn ará Kólósè, ó yẹ kí àwa pàápàá mọ̀ wípé àwa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, gẹ́gẹ́ bí àjògún ìgbàlà tí ó ti ọwọ́ Jésù Kristì wá, wípé àwa náà ní ohun méjì yìí láti ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ni ó wà ní àrọ́wọ́tó wa tí ò yí ọ̀rọ̀ Ọlọ́run, òye ìgbàlà Ọlọ́run tí kò yé wọn. Ó yẹ kí ó lè jẹ́ ohun tí ó ṣe pàtàkì fún wa láti máa sọ̀rọ̀ Ọlọ́run fún. Ìkejì, láti máa gbàdúrà fún àwọn tí ó ṣe wípé a kò tilẹ̀ tí ì rí ní ojúkojú. Ẹ jẹ́ kí a padà sí Kólósè orí kìíní ẹsẹ̀ ìkẹsàn-án. Mo ń kà fún wa lẹ́ẹ̀kan sí i. Nítorí èyí, láti ọjọ́ tí àwa ti gbọ́, àwa pẹ̀lú kò sinmi láti máa gbàdúrà àti láti máa bẹ̀bẹ̀ fún yín pé kí ẹ̀yin kí ó lè kún fún ìmọ̀ ìfẹ́ rẹ̀ nínú ọgbọ́n àti ìmòye gbogbo tí ṣe ti ẹ̀mí. Ó ṣeéṣe kí ẹnikẹ́ni tí ó rò wípé òun jẹ́ olùkà Bíbélì tàbí ẹni tí ń jọ́sìn kí ó ka irú ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a kà yìí, kí ó sì ka gbogbo orí kìíní, kí ó rò wípé kò sí ohun púpọ̀ tí a lè kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ nínú ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a kà yìí. Ṣùgbọ́n bí a bá wo ẹsẹ̀ Ọlọ́run yìí, bí a bá wo ẹsẹ̀ ìkẹsàn yìí orí kìíní, a ó rí ohun mẹ́ta tí ó ṣe pàtàkì tí ó yẹ kí a kọ́ gẹ́gẹ́ bí ìkókó ẹ̀kọ́ tí a lè sinmi lé lórí tí ó lè jẹ́ agbára fún ìgbésí ayé onígbàgbọ́ wa. Ìkíní, àdúrà ẹ̀bẹ̀ fún àwọn ará olóòótọ́. Ìkejì, ìmọ̀ ìfẹ́ Ọlọ́run. Ìkẹta, ọgbọ́n àti òye nípa ti ẹ̀mí. Ẹ jẹ́ kí a lọ sí ìkíní, adura ebe fun olooto bi abawo awon ti Paul apostle ti o ti ko ti o si ti fi ye wa nipa awon onigbagbo ti o wa ni Colosse o so fun wi pe lekini awon wonyi won ti ni ore ofe ikeji won ti ni alaafia olorun ni okan won iketa wi pe won je eniyan mimo ikerin won si je olooto arakunrin ati arabirin o si so wi pe ki ore ofe ki o ma po si fun won ki alaafia olorun ti o ti wo inu okan won lo ki o si di gbigboro ki o poju be lo fun won o si so fun wi pe awon wonyi lese kese ti won ti ba Jesu pade ni ati so won di eniyan olooto ti o nduro sese ti o gbe igbese aye ti o wo olorun igbese aye ailese eje ki a wo ori kini Colosse yi lati ese ikeji ki o si fiyesi daradara awon amuye tabi ohun ti o so nipa awon eniyan wonyi ti won wa ni Colosse ti won ti di onigbagbo lati ese ikeji si awon eniyan mimo ati awon ara wa olooto ninu Kristi ti o wa ni Colosse ore ofe fun yin ati alaafia lati odo Olorun baba wa ati Jesu Kristi Oluwa awa n dupe lowo Olorun ati baba Jesu Kristi Oluwa wa awa si n gbadura fun yin nigba gbogbo nigba ti awa gburo igbagbo yin ninu Kristi Jesu ati ife ti eyin ni si gbogbo awon eniyan mimo je ki n tesiwaju ni ese ikarun nitori ireti ti a gbe kale fun yin le orun nipa eyi ti eyin ti gbo saaju ninu oro otito ti ihinrere eyi ti o de odo yin ani bi o ti n so eso pelu ni gbogbo aye ti o si n po si bi o ti n se ninu yin pelu lati ojo ti eyin ti gbo ti eyin si ti mo ore ofe olorun li otito ani bi eyin ti ko lodo Epafra iranse elegbe wa olofe eni ti se olooto iranse Kristi ni ipo wa ti o si rohin ife yin ninu emi fun wa pelu ohun ti o je ki n ka awon ese Olorun yi fun o ni wepe ki o le mo igbese aye ti awon wonyi n gbe ki o si le mo iru ore ofe tabi iru alaafia ti won ni ninu Jesu Kristi bi o ba wo ese ikeji o so nipa ore ofe ese ikeji kan na nipa alaafia ninu ese ikeji ni o so wipe awon eniyan wonyi je eniyan mimo ninu ese ikeji ni o so wipe won je olooto eniyan nitori wipe a ti fi eje Jesu we won a si ti so won di olooto eniyan ninu ese ikerin o n so nipa ife ti won ni si awon eniyan mimo o so okan ti a ti we mo okan ti a ti so di otun ti ko ni ikorira tabi isote tabi ota si enikeni won ni ife si gbogbo awon eniyan mimo ese karun o so nipa ireti ti won ni wepe nigba ti won ti ba Jesu pade eyi fun won ni ireti ayeraye wepe bi won ba ku yo sese fun won lati lo si orun o si so nipa ti oro otito ihinrere ti won ti dimo ti won gbekele ti won ko je ki enikeni ki o gba lowo won ni ese ikefa ni o n so wipe ihinrere ti won ti gbo o ti so eso ni igbese aye won iru eso wo ni ihinrere so ni igbese aye won eso ironupewada eso ododo o si n so fun won wipe ni ese ikefa kan na won ti ni ore ofe ti olorun ninu okan won ni ese ikejo o tun so ti ife ti won ni kii se ife nipa ti ara sugbon ife nipa ti emi awon wonyi ni Paul wa n so wipe oun gbadura fun won laisimi ati laisare wo ese kesan nisisiyi nitori eyi lati ojo ti awa ti gbo kini ti awa ti gbo wi pe won gba Jesu Kristi gbo ti awa ti gbo wi pe won di olooto ati eniyan mimo ti awa ti gbo wi pe won ti je alabapin ninu ore ofe ati alaafia ti o ti pase Jesu Kristi wa lati ojo ti awa ti gbo wi pe won ni ife si gbogbo awon eniyan mimo ti won si ni ireti ti a fi pamo fun won li orun ti won si tin so eso emi eso ironupo oda ati eso dodo wi pe lati ojo ti awa ti gbo nkan won yi awa ko simi lati ma gbadura ati lati ma bebe fun yin eko ti a ko ni ni wi pe o ye ki a ma gbadura fun awon olooto ati awon eniyan mimo awon ti won je arakunrin tabi arabirin ninu Kristi opo igba ni a ma nsaba dojuko doju adura wa ko awon ti o wa ninu idamu o si ye be sugbon o ti a so nipa ni wi pe ni ekokan ni awon elomiran ma gbadura fun awon ti o lagbara nipa ti emi ti won si je olooto nigba ti o je wi pe won a ma doju adura ebe won ko kiki awon ti won je alailera alailera yala nipa ti emi tabi alaisan nipa ti ara o ye ki agbadura fun iru awon wonyi sugbon ko ye ki adura wa ki o duro lori awon alailera tabi awon alaisan nikan sosho ari wi pe awon ti o wa ni kolose won ki se alailera nipa ti emi ki se wi pe won saisan won je awon ti o duro sinsin won je awon ti o ni alaafia olorun ati iyi olorun ni igbese aye won won je awon ti o ni ore ofe ni igbese aye won won je awon ti o n gbe igbese aye ailese aileri tabi ailegan ni waju olorun sibe sibe bi won ti le je awon ti o duro sinsin sibe sibe ni paul iranse olorun ni o n gbadura fun awon wonyi eje ki a wo oro olorun ki a wo awon ti o ye ki a ma gbadura fun eje ki a wo galatia ori kerin ese ikokandini ogun eyin omo mi kekeke eyin ti mo tun robi titi a o fi se eda kristi ninu yin nigbati paul apostle gbo nipa awon ara galatia ti o dabi eni wi pe won fe ni ilowowo nipa igbagbo won tabi won fe rewosi won ko tesiwaju daadaa nipa igbagbo won ninu kristi ko ma kaakiri ki o ma bo enu atelu won sugbon o gbadura fun won bi o ba ri enikeni ti o je onigbagbo sugbon ti o dabi eni wi pe o nrewesi ki se tiwa lati ma fi oju tembele won ki se tiwa lati ma soro ko bakun gbe fun won si won sugbon o je tiwa lati ma gbadura fun iru awon eniyan be ise awon apostle ori kejila ese ikarun ise awon apostle ori kejila ese ikarun nitori na won pa petero mo ninu tubo sugbon ijo n fi itara gbadura sodo olorun fun bi abari awon onigbagbo tabi awon ojise olowa ti o wa ninu inu ni bini awon alaigbagbo ohun ti awon ijo ti won se ni Jerusalemu ni o ye ki awa paapaa ki a se ki a ma gbadura fun iru awon iranse olorun be ni timoti kini ori keji ese kini ati keji ni a tun so fun wa iru awon ti o ye ki a ma gbadura fun ni igba gbogbo timoti kini ori keji lati ese ikini nitori na mo gba yin ni iyanju o saaju ohun gbogbo pe ki a ma bebe ki a ma gbadura ki a ma sepe ki a si ma dupe nitori gbogbo eniyan oko re aya re awon omo re awon obi re awon aladogbo re awon abanisise yala o gba won sise tabi awon ni o gba o sise tabi won gba yin sise papo a n so fun a wi pe ki a ma gbadura ki a ma sepe ki a si ma bebe lodo olorun fun gbogbo eniyan ni ese ikeje fun awon oba fun gbogbo awon ti o wa ni ipo giga ki a le ma lo aye wa ni idakeje ati pele ninu gbogbo iwa bi olorun ati iwa agba ohun ti a nso ni wepe gbogbo awon eniyan ni o ye

arákùnrin rẹ lé ọkàn lé. Nígbà tí Jésù Kristì Olúwa wa tí ó rí wàhálà tí ó wà níwájú Pétérù, ìdánwò tí ó ju agbára rẹ̀ lọ, ìdánwò tí ó ju oore ọ̀fẹ́ tí ó ti ní lọ, ìdánwò tí ó ń bọ̀ ní iwájú rẹ̀, tí ó sì rí wípé Pétérù jẹ́ aláìkíyèsára, ó sọ fún un wípé òun ti ń gbàdúrà fún un. Bí a bá rí àwọn arákùnrin, ó ṣeéṣe kí ó jẹ́ wípé wọn kò kíyèsára tó, a sì rí wípé èṣù ń dọdẹ wọn, wọ́n sì ní ìdánwò tí ó ń dé bá wọn tí wa ní láti máa gbàdúrà fún wọn. Ní Rómù orí kẹwàá láti ẹsẹ̀ kínní, Rómù orí kẹwàá láti ẹsẹ̀ kínní, bí a ti ń pe àwọn orí ọ̀rọ̀ Ọlọ́run wọ̀nyí ni kí a máa ṣe kíákíá. Ara, ìfẹ́ ọkàn mi àti àdúrà mi sí Ọlọ́run fún Ísírẹ́lì ni fún ìgbàlà wọn. Bí a bá rí àwọn ẹlẹ̀sìn tí wọ́n gbé ẹ̀sìn kárí, ṣùgbọ́n tí wọn kò mọ̀ nípa ìgbàlà Ọlọ́run, tí ó jẹ́ wípé wọ́n jáfáfá nínú iṣẹ́ ẹ̀sìn tàbí iṣẹ́ ìrúbọ, tí wọ́n sì ń jálánkátò wípé pẹ̀lú iṣẹ́ ẹ̀sìn wọn yóò ṣeéṣe fún wọn láti rí ojú Olúwa láìgba Jésù Kristì gbọ́ fún ìgbàlà wọn àti fún àṣepé wọn, ó jẹ́ tiwa láti máa gbàdúrà fún irú àwọn ènìyàn bẹ́ẹ̀. Òun ni Paul ṣe ń sọ fún àwọn ará Rómù wípé ará nínú Olúwa, ìfẹ́ ọkàn mi, ìgbóná ọkàn mi àti àdúrà mi sí Ọlọ́run fún àwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n sinmi lé ẹ̀sìn ṣùgbọ́n tí wọn kò gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà wọn. Paul ń sọ wípé ìfẹ́ ọkàn ni wípé òun sì ń gbàdúrà fún wọn kí ìgbàlà Ọlọ́run kí ó lè jẹ́ tiwọn. Ẹ jẹ́ kí a lọ wò ó nísinsìnyí wípé àdúrà tí Paul ń gbà kìí ṣe fún àwọn ẹlẹ́ṣẹ̀ nìkan ṣoṣo, kìí ṣe fún àwọn aláàárẹ̀ nìkan, kìí ṣe fún àwọn tí kò ṣe déédéé, àwọn tí ó lọ́wọ́ọ́wọ́ tàbí wọ́n ní ìrẹ̀wẹ̀sì nìkan ṣoṣo, kìí ṣe fún àwọn tí wọ́n ní ìdánwò tàbí ìdẹ̀wò èṣù nìkan ṣoṣo, kìí sì ṣe fún àwọn ẹlẹ̀sìn Ísírẹ́lì nìkan, ṣùgbọ́n ó tún gbàdúrà pẹ̀lú fún àwọn ará nínú Olúwa tí ó wà ní Kólósè, tí wọ́n sì jẹ́ ènìyàn mímọ́ àti olóòótọ́. Èyí jẹ́ ẹ̀kọ́ pàtàkì fún wa wípé bí a bá rí àwọn tí wọ́n jẹ́ olóòótọ́, tí a sì rí àwọn tí wọ́n jẹ́ ènìyàn mímọ́, àwọn tí wọ́n ní oore ọ̀fẹ́ Ọlọ́run, àwọn tí wọ́n ń sá irú èje tí a gbé ka iwájú wọn, àwọn tí kò bójú wẹ̀yìn, àwọn tí wọ́n múra sí iṣẹ́ Ọlọ́run, ó jẹ́ tiwa láti máa gbàdúrà fún wọn pẹ̀lú kí a má ṣe rò wípé àdúrà wa wà fún àwọn aláìlera nìkan ṣoṣo. Ẹ jẹ́ kí a wo Yohánù orí 17, Yohánù orí 17 láti ẹsẹ̀ ìkẹfà sí ẹsẹ̀ ìkẹsàn-án. Èmi ti fi orúkọ rẹ hàn fún àwọn ènìyàn tí ìwọ fi fún mi láti inú ayé wá, tìrẹ ni wọ́n ti jẹ́ rí, ìwọ sì ti fi wọ́n fún mi, wọ́n sì ti pa ọ̀rọ̀ rẹ mọ́. Wo ìgbésí ayé àwọn ọmọlẹ́yìn Jésù Kristì wọ̀nyí. Jésù ń sọ nípa wọn, ó ń jẹ́rìí gbé wọn níwájú Olúwa wípé wọ́n ti pa ọ̀rọ̀ Ọlọ́run mọ́. Ní ẹsẹ̀ ìkeje nísinsìnyí, wọ́n mọ̀ pé ohunkóhun gbogbo tí ìwọ ti fi fún mi láti ọ̀dọ̀ rẹ wá ni, nítorí ọ̀rọ̀ tí ìwọ fi fún mi, èmi ti fi fún wọn, wọ́n sì ti gbà á. Àwọn tí a ń sọ nípa rẹ̀ wọ̀nyí ni àwọn tí Jésù Kristì ti sọ ọ̀rọ̀ ìrònú pèwàdà fún nígbà tí wọ́n gbọ́, wọ́n gbà á. Ó ti sọ fún nípa ọ̀rọ̀ àtúnṣe wípé bí o bá mú ohun kan wá sí iwájú Ọlọ́run gẹ́gẹ́ bí ẹ̀bùn tí o sì rántí wípé arákùnrin rẹ tàbí arábìnrin rẹ ní ohun kan nínú sí ọ, wípé kí o fi ẹ̀bùn rẹ sílẹ̀ níbẹ̀ níbi pẹpẹ, kí o sì tọ arákùnrin rẹ lọ kí o bá a lájà, wọ́n sì gba ọ̀rọ̀ àtúnṣe náà. Àwọn wọ̀nyí ni ó ti sọ fún nípa ìwẹ̀nùmọ́ nínú ẹ̀jẹ̀ rẹ̀, nípa ìwẹ̀nùmọ́ tí ó wà nínú gbígba Jésù Kristì gbọ́ gẹ́gẹ́ bí ó ti sọ fún wọn, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni wọ́n gba ọ̀rọ̀ rẹ̀ gbọ́. Àwọn wọ̀nyí ni ó ti sọ fún wọn nípa ikú àti àjínde rẹ̀, wọ́n sì gbàgbọ́ pẹ̀lú. Ó sọ fún wọn nípa ìgbéyàwó wípé ọkọ kan aya kan. Bí Jésù ti ń sọ ọ̀rọ̀ wọ̀nyí fún wọn, bẹ́ẹ̀ ni wọ́n ń gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́. Wo ẹsẹ̀ ìkẹjọ lẹ́ẹ̀kan sí i. Nítorí ọ̀rọ̀ tí ìwọ fi fún mi

ọ̀rọ̀ tí ìwọ́ fi fún mi. Oníwàásù púpọ̀ ni ó wà tí Ọlọ́run kò fi ọ̀rọ̀ fún wọn. Ọ̀rọ̀ ìhìnrere, ọ̀rọ̀ ìgbàlà, tàbí ọ̀rọ̀ ìsọdí mímọ́, tàbí ọ̀rọ̀ oore ọ̀fẹ́ Ọlọ́run, tàbí ọ̀rọ̀ tí ó lè ṣe wá pé ṣùgbọ́n láì ní ọ̀rọ̀ Ọlọ́run wọ́n ń wàásù. Wọn kì yóò sì jẹ́ àǹfààní fún ẹnikẹ́ni. Ṣùgbọ́n Jésù ń sọ wípé nítorí ọ̀rọ̀ tí ìwọ ti fi fún mi, èmi ti fi fún wọn. Wo ìjólótọ Jésù Kristi wípé kò fi ohunkóhun kún ọ̀rọ̀ tí Ọlọ́run ti fi fún, kò sì yọ ohunkóhun kúrò nínú ọ̀rọ̀ tí Bàbá ti fi fún un. Ó wípé ọ̀rọ̀ tí ìwọ fi fún mi, láì yọ kúrò nínú rẹ̀, láì ṣe àbùlà rẹ̀, tàbí láì fi ohunkóhun kún, ó ní èyí ni èmi fi fún wọn. Sì wo bí àwọn ènìyàn wọ̀nyí ti tẹ́wọ́ gba ohun tí Jésù fi fún wọn. Ó ní wọ́n sì ti gbà á, wọ́n sì ti mọ̀ nítòótọ́ pé lọ́dọ̀ rẹ ni mo ti jáde wá. Wọ́n sì gbàgbọ́ pé ìwọ ni ó rán mi. Ẹsẹ̀ ìkẹsàn-án, èmi ń gbàdúrà fún wọn. Ohun tí a sọ níyìí ni wípé àwọn wọ̀nyí jẹ́ olóòótọ́. Wọ́n gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, wọ́n gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ti wí. Wọ́n di ènìyàn mímọ́, ènìyàn ọ̀tọ̀, ènìyàn olóòótọ́. Síbẹ̀síbẹ̀, Jésù ń gbàdúrà fún wọn. Èyí jẹ́ àpẹẹrẹ fún wa wípé àwa pàápàá, bí a bá rí àwọn olóòótọ́ ènìyàn, bí a bá rí àwọn tí ó ti gbàgbọ́ nínú Kristi, bí a bá rí àwọn tí ó fi ẹsẹ̀ múlẹ̀, bí a bá rí àwọn tí ó ń tẹ̀síwájú, bí a bá rí àwọn tí ó ń ṣiṣẹ́ fún Ọlọ́run, bí a bá rí àwọn tí ó gba gbogbo ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní ṣísẹ̀ntẹ̀lé, ó yẹ kí àwa pàápàá kí a máa fi àdúrà ràn wọ́n lọ́wọ́. Láti ẹsẹ̀ ìkẹrìnlá, ó ní èmi ti fi ọ̀rọ̀ rẹ fún wọn, ayé sì ti kórira wọn, nítorí tí wọn kì í ṣe ti ayé gẹ́gẹ́ bí èmi kì í ti ṣe ti ayé. Èmi kò gbàdúrà pé kí ìwọ kí ó mú wọn kúrò lé ayé, ṣùgbọ́n kí ìwọ kí ó pa wọ́n mọ́ kúrò nínú ibi. Wọn kì í ṣe ti ayé gẹ́gẹ́ bí èmi kì í ti ṣe ti ayé. Nígbà mìíràn, àdúrà wa máa ń dádúró lórí àwọn tí wọ́n fẹ́ ayé, àwọn tí wọ́n ń bá ayé lọ, àwọn tí wọ́n ń ṣe ọ̀ṣọ́ ayé, àwọn tí wọ́n kó ayé lé ọkàn púpọ̀. A máa ń gbàdúrà pé kí Ọlọ́run kí ó gbà wọ́n, kí Ọlọ́run kí ó là wọ́n lójú. Ó yẹ bẹ́ẹ̀, ṣùgbọ́n ọ̀pọ̀ ìgbà ni ó jẹ́ wípé àwọn tí Ọlọ́run ti fi ọwọ́ tán wọn lọ́kàn, àwọn tí Ọlọ́run ti gba ọkàn wọn là, àwọn tí a ti fún ní oore ọ̀fẹ́ láti má wọṣọ bíi ti ayé, láti má jẹun bíi ti ayé, láti má gbéyàwó bíi ti ayé, láti má ṣe òwò wọn gẹ́gẹ́ bíi ti ayé, láti má tún máa lọ sí àwọn tí ó ń lọ sí ilé oníṣègùn gẹ́gẹ́ bíi ti ayé, ó dàbí ẹni wípé a kì í gbàdúrà fún wọn tó. Ṣùgbọ́n Jésù wípé àwọn wọ̀nyí, bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n ti kúrò nínú ayé, ìwà ayé, ìrìn ayé, ìjẹun ayé, ìlọ́kọ ti ayé, ìfẹ́ ìyàwó, ìgbéyàwó ti ayé, ó ti kúrò ní ìgbésí ayé wọn. Síbẹ̀síbẹ̀, Jésù ń gbàdúrà fún àwọn wọ̀nyí. Wò ó ní ẹsẹ̀ ogún nísinsìnyí, ó wípé kì í sì ṣe kìkì àwọn wọ̀nyí ni mo ń gbàdúrà fún, ṣùgbọ́n fún àwọn pẹ̀lú tí yóò gba ọ̀rọ̀ mi gbọ́ nípa ọ̀rọ̀ wọn. Àpẹẹrẹ tí a ní níhìn ni wípé bí a ti rí àwọn tí ó dúró, àwọn tí ó fi ẹsẹ̀ múlẹ̀, àwọn tí ó ń tẹ̀síwájú nípa ọ̀rọ̀ Ọlọ́run, ó yẹ kí a máa gbàdúrà fún wọn. Ẹ jẹ́ kí a wo Éfésù orí kìíní láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Éfésù orí kìíní láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Nítorí èyí, èmi pẹ̀lú, nígbà tí mo gbúròó ìgbàgbọ́ tí ń bẹ láàrin yín nínú Jésù Olúwa àti ìfẹ́ yín sí gbogbo àwọn ènìyàn mímọ́, èmi kò sinmi láti máa dúpẹ́ nítorí yín àti láti máa dárúkọ yín nínú àdúrà mi, pé kí Ọlọ́run Jésù Kristi Olúwa wa, Bàbá ògo, lè fún yín ní ẹ̀mí nípa ti ọgbọ́n àti ti ìfihàn nínú ìmọ̀ rẹ̀. Paul ń sọ fún wa níhìn wípé bí òun ti rí wípé àwọn wọ̀nyí wọ́n ti gba Jésù Olúwa wa gbọ́, ó ti gbúròó ìgbàgbọ́ wọn sí Jésù Kristi, ó sì ti rí wípé ìgbàgbọ́ yìí pẹ̀lú ó mú ìfẹ́ sí àwọn ará lọ́wọ́, ó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà fún wọn. Ohun tí a ń sọ nìyí wípé ó yẹ kí èyí kí ó ṣe wa lórí, ó yẹ kí èyí kí ó jẹ́ àpẹẹrẹ fún wa, ó sì ń pè wá níjà wípé bí a ti rí wípé Paul ń bẹ̀bẹ̀, ó sì ń gbàdúrà fún àwọn ará nínú Olúwa,
àwọn tí wọ́n jẹ́ olóòótọ́, àwọn tí wọ́n fi ẹsẹ̀ múlẹ̀ bí ó ti ń gbàdúrà fún wọn, ó yẹ kí àwa pàápàá kí a máa gbàdúrà fún àwọn olóòótọ́ onígbàgbọ́ ní àárín wa. Ó fẹ́rẹ̀ jẹ́ pé gbogbo ènìyàn ni ó gba àdúrà gbọ́, ṣùgbọ́n àwọn kéréje ni ó gba gbígba àdúrà láìsinmi àti láìṣàárẹ̀ gbọ́. Bí o bá bèèrè lọ́wọ́ ẹnikẹ́ni tí ó ń pe orúkọ Olúwa, ẹnikẹ́ni tí ó fara mọ́ ilé ìsìn kan tàbí ilé ìsìn mìíràn, ó ṣeéṣe kí ó sọ fún ọ wípé òun gbàgbọ́ nínú àdúrà, ṣùgbọ́n irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọn kì í gbàdúrà láìsinmi àti láìṣàárẹ̀. Ó ṣeéṣe kí a rí irú àwọn ènìyàn bẹ́ẹ̀ nínú ilé ìsìn wọn, bí wọ́n bá kọ́kọ́ wọ ilé ìsìn èyí tí ó yẹ kí wọ́n fi gbàdúrà, èyí tí ó yẹ kí wọ́n wọ́ ojú Ọlọ́run, èyí tí ó yẹ kí wọ́n máa sọ fún Ọlọ́run wípé kí Ọlọ́run kí ó bá wọn sọ̀rọ̀ nínú ilé ìsìn wọn ní ọjọ́ náà, ọ̀rọ̀ ni wọ́n máa sọ ní ìta gbangba tàbí nínú ilé. Ó ṣeéṣe wípé bí wọ́n bá ti ń parí ìwàásù, èyí tí wọn ìbá fi gbàdúrà kí wọ́n wá ojú Olúwa láti lè fún ọ ní oore ọ̀fẹ́ láti jẹ́ olùṣe ọ̀rọ̀ náà, ohun tí a máa ń rí ni wípé ọ̀pọ̀lọpọ̀ irú àwọn ènìyàn wọ̀nyí tí wọ́n jẹ́ ẹlẹ́sìn, wọ́n máa sọ̀rọ̀ tàbí kí wọ́n kí ó máa ṣe okòwò wọn lẹ́yìn tí a bá ti parí ìsìn. Nítòótọ́, wọ́n gbàdúrà wípé ó yẹ, wọ́n gbàgbọ́ wípé ó yẹ láti máa gbàdúrà, ṣùgbọ́n wọn kò ka àdúrà sí ohun tí ó yẹ láti máa gbà láìsinmi àti láìṣàárẹ̀. Èyí ń jẹ́ ìwúrí fún wa, ó sì ń jẹ́ ìpèníjà fún wa. A fi lélẹ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ wípé gẹ́gẹ́ bí Paul pàápàá ti ṣe, ó yẹ kí àwa pàápàá kí a máa ṣe bẹ́ẹ̀. A gbọ́dọ̀ ní ìrírí bí àdúrà ṣe jẹ́ ohun tí a ní láti tètè ṣe, kí a sì fi kọ́ra láti máa gbàdúrà, kí a sọ àdúrà di bárakú ní ìgbésí ayé wa. A kò gbọ́dọ̀ máa gbàdúrà ségesège, a ní láti máa gbàdúrà déédéé. Ohun tí a ń sọ ni wípé àwọn ẹlòmíràn ó ṣeéṣe lẹ́ẹ̀kan lọ́sẹ̀ wọ́n máa gbàdúrà. Ẹ̀kọ́ tí a rí kọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run ni wípé ó yẹ kí a máa gbàdúrà déédéé lójoojúmọ́, láràárọ̀ àti ní àṣálẹ́ àti ní ìgbà gbogbo, àti bí a ti ń wọ inú ilé ìsìn ní ọjọ́ ìsinmi tàbí ní ọjọ́ ajé báyìí tàbí ní ọjọ́bọ̀ tàbí ní ìgbàkúùgbà, ni ó yẹ kí a máa gbàdúrà, kì í ṣe ségesège ṣùgbọ́n ní déédéé. Kí a sì máa gbàdúrà kì í ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan, kí a máa gbàdúrà ní ìgbà gbogbo. Kí a máa gbàdúrà kì í ṣe èyí tí a ń gbàdúrà tí ó kún fún àfẹ̀mí àfẹ̀mí, kí a máa béèrè wípé Ọlọ́run ṣe èyí fún mi, ṣe tọ̀hún fún mi, ṣùgbọ́n kí a máa gbàdúrà pẹ̀lú ìfẹ́ Kristi àti fún ògo Ọlọ́run, kì í ṣe fún ìwà ojúkòkòrò, ṣùgbọ́n kí a máa gbàdúrà ìṣìpẹ̀ fún àwọn ẹlòmíràn. Ó yẹ kí a tilẹ̀ gbàdúrà wípé Olúwa kọ́ wa bí a ti gbàdúrà. Ẹ jẹ́ kí a wo Lúkù, ìwé ìhìrìtì Lúkù, orí ìkọkànlá, ẹsẹ̀ ìkíní. Ó sì ṣe bí ó ti ń gbàdúrà ní ibì kan, bí ó ti dákẹ́, ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wí fún un pé Olúwa kọ́ wa bí a ti gbàdúrà. Èyí yẹ kí ó jẹ́ àdúrà rẹ àti àdúrà mi lónìí wípé Olúwa Ọlọ́run ti kára rẹ̀ yóò kọ́ wa ju bẹ́ẹ̀ lọ bí a ti ń gbàdúrà. Ẹ jẹ́ kí a padà lọ sí Kolose orí kìíní ẹsẹ̀ ìkẹsàn-án. Kí ni àdúrà tí Paul apostoli tí ó ń gbà fún àwọn ènìyàn wọ̀nyí? Kolose orí kìíní ẹsẹ̀ ìkẹsàn-án. Nítorí èyí, láti ọjọ́ tí àwa ti gbọ́, àwa pẹ̀lú kò sinmi láti máa gbàdúrà àti láti máa bẹ̀bẹ̀ fún yín pé kí ẹ̀yin kí ó lè kún fún ìmọ̀ ìfẹ́ rẹ̀. A kò sinmi láti máa gbàdúrà wípé kí ẹ̀yin kí ó lè kún fún ìmọ̀ ìfẹ́ rẹ̀. Bí a bá ń sọ ìmọ̀ ìfẹ́ Ọlọ́run, ó yẹ kí ó yí ọ wípé gẹ́gẹ́ bí a ti di onígbàgbọ́, lẹ́sẹ̀kẹsẹ̀ tí a fi ayé wa fún Jésù Kristi, a dẹ́kun láti máa ṣe ìfẹ́ inú wa. Kí ni ìyàtọ̀ tí ó wà láàrin ẹlẹ́ṣẹ̀ àti onígbàgbọ́ tòótọ́? Ohun tí a mọ̀ nípa ti ẹlẹ́ṣẹ̀ ni wípé wọn a máa ṣe ìfẹ́ tinú wọn. Kí ni a mọ̀ sí ti onígbàgbọ́? Ohun tí a mọ̀ nípa ti onígbàgbọ́ ni wípé
onigbagbo nfe lati mo kini ife olorun ati lati se ife olorun bi iru iyato yi bi ko ba si ni igbese aye re eyi ni ami we pe o ko ti mo jesu o je ajoji o je alejo si ife olorun ati si ore ofe ti o ti pasa jesu christi wa bi o ba je wo pe ni tooto ni o ti di omo olorun oni lati ni ife oni lati ni igbona okan o se lati ni ipinu lati fe se ife olorun ati ife jesu christi eje ki a wo johanu ori keje lati ese ikerin dilogun si ese iketa dilogun nitori na jesu da won lohun o si we pe eko mi ki se temi be ko se ti eni ti o ran mi eyi kan na ni a le so fo we pe gbogbo awon eko ti o ti n gbo eko nipa didi atunbi a le so fun o wi pe eko yi ki se ti wa sugbon ti eni ti o ran wa a le so fun wi pe eko ironu pe wada we pe ki elese ki o ko ise re sile ki o si wa oju olowa ki o si bebe fun idariji ati ore ofe lati gbe igbese aye otun a le so fun o wi pe eko yi ki se ti wa ki se ti ijo kan o je ti olorun ti o ran wa a le so fun wi pe eko isodi mimo wi pe ki agbara olorun ki o fa gbongbo isetun ni igbese aye wa ki o si je ki okan wa ki o funfun bi ojo didi ki o je ki igbese aye wa ninu lode nibi kibi nigba gbogbo ki o je yi ti o wo olorun ti o si ba oro olorun mu a le so fun wi pe iru eko isodi mimo be ki se eko ti wa sugbon o je ti olorun ti o ran wa a le so fun wi pe gbogbo ohun ti o ti n gbo lese lese ti a si n je ki o yi o ninu ijo yi a le so fun wi pe eko yi ki n se ti wa nitori be bi a ba ri eni ti o ko eko ti olorun fun ara re ti o n ko wa ti o n so fun wi pe bi a ko ba gbe iru igbese aye yi a ko le wu ohun a ko si le ri oju ohun ni ayeraye bi a ba ri iru eni ti o ko eko be ki n se eniyan ni o ko olorun ni o ko tun wo ese yi ese ikerindinlogun o ni nitori na jesu da won lohun o si wi pe eko mi ki se temi bi ko se ti eni ti o ran mi eredi ti o fi soro yi awon opolopo eniyan ni won jiyan ohun ti jesu n ko won bi a ti ri loni wi pe opolopo ni o ma n jiyan ti o si ma n fi aake kori wi pe awon ko ni gba eko oro olorun je ki o ye iru eni bee bi o ba wa ni aarin wa ni asale yi wi pe eko yi ti o n gbo ki se ti eniyan sugbon o je ti eni ti o ran wa ni ese iketadinlogun bi enikeni ba fe lati se ife re yi o mo ni ti eko naa bi ba se ti olorun tabi ti ba se ti bi emi ba n so ti ara mi bi o ba je olooto ti o si n fe se ife olorun emi olorun yi o ma jeri ni okan re wi pe eyi je eko oro olorun eje ki a wo kolose ori kerin kolose ori kerin ese kejila epafra eni ti se okan ninu yin iranse kristi ki yin oun fi iwaya ijagbadura ni igba gbogbo fun yin ki eyin ki o le duro ni pipe ati ni kikun ninu gbogbo ife olorun eyi ni a fi ma n je ki o ye wa ti a si ma n temo wa leti ni ijo wa nihin we pe bi o ba je onigbagbo tooto ti o ti ba jesu pade ife olorun ye ki o je ohun ti o kun okan re bi irin ese re tabi ohunkohun ti o fe se o ye ki o wadi daju gege bi oro olorun ki ni ife olorun ki ni eko olorun ni ori ohun ti o fe se boya o fe se igbeyawo ni tabi o kole won si so fun wi pe o dara lati si ile yi awon omo ti si so fun wi pe ki o ra emu tabi oti fun won lati le si ile ti o ko tabi o ra moto won so fun wi pe o ye ki o le se apeje fun won lori ohun ti o se tabi o bimo won si so fun wi pe eyi lo ye ki o se ohun ti onigbagbo ni lati se ni lati bere wi pe kini ife olorun kini eko oro olorun eyi ni paul n gbadura fun awon eniyan wonyi wipe ki eyin ki o le kun fun
ife olorun fun ife re bi aba so wipe eniyan kun fun nkan kan o je wipe ko si aye lati gba awon nkan miran bi eniyan ba kun fun ife olorun ko si aye lati gba ife tinu mi ni ma se ife abinibi ife awon oju tabi ogba ti o wa ni igboro ife awon obi tabi ife awon elomiran bi aba so wipe eniyan kun fun sise ife olorun o da bi igba ti aba gbe koroba kan sile ti a se fi omi kun inu re bi omi ba ti kun inu re ko tun si aye fun awon nkan miran lati fi sinu iru nkan be bi ife olorun ba kun okan re eyi je wipe ko si aye fun nkan miran lati wa ninu iru okan eni be je oro ti a so yi wo pe ki a kun fun nkan kan je ki n se apejuwe fun o ninu bibeli awon oro olorun ti a lo ibi ti a ti lo oro yi wipe won kun fun nkan won yi ki o le ye wipe nigba ti a ba kun fun ife olorun ko tun si aye fun nkan miran ninu okan wa wo johanu ori ikerin din ni ogun ese ikefa kiakia johanu ori ikerin din logun ese ikefa sugbon nitori mo so nkan won yi fun yin ibanuje kun okan yin kini apiyesi ti o se ninu lilo oro yi kun okan yin ohun ti jesu nso ni wepe o ye ki onigbagbo ni ayo sugbon nigba ti jesu ti so fun won wipe a o pa ohun ohun si lo si ori igi agbelebo lati ko okan won kun fun ibanuje lai ni ayo rara eyi ni a n so fun wa bi nkan kan ba kun okan wa eyi je wepe ko tun si nkan miran ti o kun iru okan be ti o wa ni iru okan be wo luko ori kefa ese ikokanla won si kun fun ibinu gbegbona won si ba ara won ro ohun ti awon iba se si jesu eyi n so nipa awon alaigbagbo wipe won kun fun ibinu gbegbona ko si si ibi kankan ninu okan won ti won fi le ro ohun miran yato si wipe won fe pa jesu kristi e je ki a wo ise awon aposteli ise awon aposteli ori kerin lati ese ikejo si ikewa nigba naa ni peteru kun fun emi mimo nigba naa ni peteru kun fun emi mimo o si we fun won pe eyin olori eniyan awon eniyan ati eyin agbagba bi o ba se pe a n wadi wa loni ni ti ise rere ti a se lara abirun yi abirun naa bi a ti se mu okunrin yi larada ki eyi ki o ye gbogbo yin ati gbogbo eniyan israeli pe li oruko jesu kristi ti nasareti ti eyin kan mo agbelebo ti olorun gbedide kuro ninu oko nipa re li okunrin yi fi duro niwaju yin ni dida ara sasa ohun ti a n so nihin ni wepe peteru tele je eni ti n beru sugbon nigba ti a mu wa si iwaju awon onidajo wonyi ti won fi esun kan wipe ewo ni o se ti o n waasu ni oruko jesu ati ti o n se imunilarada ni oruko jesu o n so ni ki o to soro asofun awe pe o kun fun emi mimo ko si si emi ti ara rara ninu okan re nigba naa tabi emi iberu ninu okan re ni igba naa bi eniyan ba kun fun nkan kan o je wipe ko si aye fun nkan miran ti o lodi si eyi ti o kun ni inu ni aye ni okan re nigba naa ohun ti a n so ni wipe lati kun fun ohun kan tumo si pe ko si aye kankan fun miran mo ninu iru okan eni be bi eniyan ba kun fun ife olorun o ja si wipe o n fe lati se ife olorun ife ti ara ti kuro ife ti awon ojugba ninu aye ti kuro ife ti awon ebi tabi awon ti o wa ni arowoto wa awon aladugbo wa iru ife be o ti kuro ninu okan won paul
gbadura pe ki a ma dari awon onigbagbo wonyi ninu ohun gbogbo nipa imo ife olorun oye ife olorun o ma yi ohuwa si wa pada je ki n se apere fun o bi o ba mo gege bi obirin tabi okunrin wi pe obirin kan tabi okunrin kan ni o ye ki o je olufe re ti o ye ki o fe gege bi ife olorun yo yi ohuwa si re pada si iru eni be lese kese ti o ti mo ife olorun si iru eni be bakan na ni bi abamo ife olorun ni igbese aye wa ife olorun ti a mo yi yo mu iyi pada popo wa si igbese aye wa ife olorun po fun wa sugbon je ki n toka kan si o ohun ti a n pe ni ife olorun ohun ti o si ye ki o je ki o wa ni okan wa ni igba gbogbo ni Thessalonica kini ori kerin Thessalonica kini ori kerin ese keta nitori eyi ni ife olorun ani wiwa ni mimo yin ki eyin pe ki eyin ki o takete si agbere nitori eyi ni ife olorun ani wiwa ni mimo yin bi ohunkohun ba wa ti o jeyo ni igbese aye wa ti a n bere lowo ara wa wipe nje eyi je ife olorun ohun ti a le bere tabi ti a le gbeyewo ni wipe nje bi n ba se nkan yi nje mo si le wa ni mimo si olorun nitori wipe ife olorun ti o saaju ni wipe leyin igba ti a ti di eni igbala leyin igba ti a ti n pe oruko jesu pelu wa leyin igba ti a ti fa mo awon eniyan olorun ife olorun fun wa ni wipe ki a je mimo nitori be bi ohunkohun ba wa si olokan wipe ki o se nkan tabi nkan miran o ye ki o gbe oro yi ewo wipe bi n ba dawole nkan yi bi n ba se nkan yi nje yo je ki n wa ni mimo si oluwa bi ko ba ni je ki n wa ni mimo si oluwa eyi je wipe nkan naa ko le se ife olorun je ki n tun se apejuwe lona bayi wipe o se se ki o laala ni oju ala yi enikan so fun o gege bi o dabi iranse olorun sugbon a ko le so o se se ki o je iranse esu o n so fun o wipe ki o gbe igbese yi tabi igbese miran bi o ba ji o se se ki okan re ki o ma so fun o wipe o ti laala igbese ti o si ye ki o gbe ni wipe ki o se bayi bayi bayi sugbon ye ki o beere lowo ara re wipe bi n ba gbe igbese gege bi ala ti mo la nje ma se wa ni mimo si oluwa nitori pe ife oluwa ti o je akoko ni wipe ki a wa ni mimo o se se ki enikeni ki o pe o ki o so fun o wipe o n ri ile isin miran wipe ki o kuro nihin nibi ti o wa o si n gbadura wipe olorun bawo ni se ki n wa nibi tabi ki n tele eni ti o wa pe mi yi ki ni ife olorun ibeere ti o ye ki o beere ni wipe bi n ba kuro ninu ijo ti a ti n so oro olorun lesese ti a ti n je ki o ye wa bi a se le di eni igbala bi a se le je mimo fun olorun bi a se le wa ni imura sile fun orun rere bi n ba kuro ninu iru ijo bee ti mo lo si ijo miran nje o si le se se fun mi lati wa ni mimo si oluwa bi a ba bere iru nkan wonyi a o mo ki ni ife olorun tabi enikan lo fe gba o sise o si n so fun o wipe wọn ma n ta siga wọn ma n ta ọtí wọn ma n ta nkan yìí tabi nkan miran o si n bere wipe njẹ ife olorun ni ohun ti o yẹ ki o gbe yẹwo ni wipe njẹ bi mo ba bẹrẹ si ni ta nkan wọnyi bi mo ba n gbe majele yi fun awọn ẹlòmíràn jẹ njẹ ma ṣe wa ni mimọ si oluwa ohunkohun ti o le fẹ ṣẹlẹ ni igbesi aye rẹ ohunkohun ti o n pero tabi ti o fẹ ṣe ipinnu le lori wipe ṣe ki n lọ bayi ṣe ki n lọ si ọna bayi ìbéèrè tí ó yẹ kí o ní ni wípé ǹjẹ́ bí mo bá gbé ìgbésẹ̀ yìí yóò ṣe é ṣe fún mi láti wà ní mímọ́ síbẹ̀síbẹ̀ níwájú olúwa nítorí ìfẹ́ ọlọ́run fún wa ni láti jẹ́ mímọ́ ẹ jẹ́ kí a wo Kólósè lẹ́ẹ̀kan sí i Kólósè orí kìíní à ń ka ẹsẹ̀ ìkẹsàn-án nítorí èyí láti ọjọ́ tí àwa ti gbọ́ àwa pẹ̀lú kò sinmi láti máa gbàdúrà àti láti máa bẹ̀bẹ̀ fún yín pé kí ẹ̀yin kí o lè kún fún ìmọ̀ ìfẹ́ rẹ̀ nínú ọgbọ́n àti ìmòye gbogbo tí ń ṣe ti ẹ̀mí èyí lè mú wa wá sí
ikoko keta ninu eko wa ogbon ati oye nipa ti emi je ki oye opolopo ti o dabi eni wo pe won ni ogbon o je ogbon ti aye ki se ogbon ti o ti ati odo olorun wa asin ki wa ni ilo we pe iru ogbon be ko ye ki o je ti wa ko ye ki a fi iru ogbon be se iwa ho e je ki a wo Jacobo ori keta Jacobo ori keta lati ese keta la tali ogbon ti o si ni imo ninu yin e je ki o fi ise re han nipa iwa rere ati iwa tutu ti ogbon bi o ba je wipe to to ni a ni ogbon atoke wa bi o ba je wipe to to ni a ni ogbon olorun a o fi han nipa iwa tutu ati iwa irele ati iwa rere ati ododo ese kerinla sugbon bi eyin ba ni owo kikoro ati ija li okan yin e ma se se fefe e ma se se ke si otito ogbon yi ki se eyi ti o ti oke sokale wa sugbon ti aye ni ti ara ni ti emi esu ni o ye ki o ye wa wipe opolopo ni won ni ogbon ati renije ogbon lati seke ogbon lati se agbere tabi panshaga pelu iyawo elomiran ogbon lati ji owo eni eleni ogbon lati se iru ninu oko won won si man jalanka to wipe awon ni ogbon o se se ki a ri elomiran ti o tile kun fun adura eti okun gbigba adura pelu abela adura pelu turari ti o man so wipe olorun man la on loye lati renije lati paro tabi lati seke o nje ki o ye wa wipe iru ogbon be ki se eyi ti o ti oke sokale wa sugbon ti aye ni ti ara ni ti emi esu si ni pelu nitori ibi ti owo orin ija ba gbe wa nibe ni rudurudu ati ise buburu gbogbo wa sugbon ogbon ti o ti oke wa akomo a si ni alaafia a ni ipamora ki si soro lati be bi a ba se a kun fun aanu ati fun eso rere le aisi egbe tabi ojusaaju ati laisi agabagebe nitori be ni Paul se n gbadura fun awon wonyi we pe bi won se n ba ara won lo ati bi won se n ba awon ti o wa ninu aye lo we pe ki won ki o le ni ogbon atoke wa oye nipa ti emi olorun bi o ba wo Corinthi kini ori kini ese ogbon Corinthi kini ori kini ese ogbon sugbon nipase re li eyin wa ninu Kristi Jesu eni ti olorun fi se ogbon ati ododo ati isodi mimo ati idande fun wa bi o ba fe ni ogbon yi ti o ti oke wa ani lati mo Jesu gege bi olugbala wa ani lati ja awon ese wa sonu ani lati fi ododo ko awon ese wa sile ani lati je olooto bi a ba ti to olorun wa wipe awon ese ti o wa lowo wa ninu wa a fe ko won sile patapata ki a si gbagbo ninu eje Jesu Kristi ti a dasi a se sile fun wa ti a ta sile fun wa lati le we wa nu patapata ninu awon ese wa bi iru eni be bi o ba di onigbagbo tooto ti a we ese re nu pelu eje Jesu Kristi aso pe bi Jesu ba ti n wole ogbon atorun wa yo wole pelu eje ki a wo Timothy keji ori keta Timothy keji ori keta lati ese ikedogun ati pe lati igba omode ni iwo ti mo iwe mimo ti o le so di ologbon si igbala nipase igbagbo ninu Kristi Jesu bi o ba je wo pe tooto ni o fe ni ogbon gbogbo akosile ti a ni ninu oro olorun lati ibere de opin lati Genesis de iwe ifihan o je akojopo awon ogbon olorun ti olorun fi fun wa lati le gbe igbesi aye wa ninu ogbon olorun bi o ba fiyesi ohun ti a ka ni ese ikedogun yi o n so wipe iwe mimo
ni o le so di ologbon si igbala nipase igbagbo ninu Kristi Jesu wese kerindinlogun gbogbo iwe mimo li oni imisi olorun o si ni ere fun eko fun ibaniwi fun itoni fun ikoni ti o wa ninu ododo ki eniyan olorun ki o le pe ti a ti mura sile patapata fun ise rere gbogbo nitori be bi o ba fe je ologbon isise kini ni wipe ki o gba Jesu gege bi olowa ati olugbala nitori wipe Jesu Kristi ti a nso nipa re yi oun ni ogbon olorun bi Jesu ba ti nwo inu okan re ari wipe ogbon olorun yo wa ninu igbesi aye re Kolose ori keji ese keta sugbon je kin kala ti ese keji ki o le yi o daradara ki a le tu okan won ninu bi ati so won po ninu ife ati si gbogbo oro ekun oye ti o daju si imo ogun ijile olorun ani Kristi ni an so nipa re ninu ese keta inu eni ti a fi gbogbo isura ogbon ati ti imo pamo si nitori be bi o ba fe ni ogbon atorun wa ogbon ti o le je ki o ma gbe igbesi aye ti o ti olorun lorun ti o si je anfani fun ofun ebi re ati fun awon aladogbo re o ye ki o gba Jesu si okan re gege bi olugbala bi Jesu ba ti nwole okan re ogbon atorun wa yo wo inu okan re ikeji ni wipe ki o ka iwe mimo oro olorun ki o si ka gbogbo awon oro olorun wonyi nitori wipe oni yo fun oni ogbon atoke wa nitori eyi ni akosile fun wa gege bi oro olorun wipe bi abaka oro olorun yi nitooto yo fun oni ogbon lati oke wa je ki a wo Jakobo ori kini ese ikarun bi o ba ku ogbon fun enikeni ki o bere lowo olorun eni ti fun gbogbo eniyan li opolopo ti ki se baniwe a o se fi fun loni ati ko eko nipa adura fun awon onigbagbo a se ti ri bi Paul ti se akitiyan lati gbadura fun awon arakunrin arabirin olooto ni Kolose eyi si je isiri apere ati ipinija fun olukuluko wa lati ma gbadura fun gbogbo awon eniyan paapa julo fun awon olooto arakunrin ati arabirin a se ti ri bi o ti pe wa ni ijawe pe ani lati je eni ti o mo ife olorun ati ni ohun gbogbo ti a fe se o ye ki a fi iwon ife olorun duro lori wipe nje bi a ba se nkan wonyi tabi ti a ba tesi ona yi yo je iranwo fun wa lati wa ninu ife olorun nipa iwo wa ni mimo ni ailaboko niwaju olowa a si ti ri wipe a nilo ogbon ati oye nipa ati odo emi olorun wa bi a ba si ni Kristi ti a ni oro olorun ti a si n gbadura wipe ki olorun ki o ma ko wa siwaju ati siwaju si o daju wipe ogbon atoke wa yo je ti wa nisisiyin a o dide duro awon ti a ti ko loni a mu lo siwaju olowa wipe ki olorun ki o je ki awon oro won ki o se wa lanfani iwo ti o dabi eni wipe o ko ti ni igbala olorun o ye ki o ke pe olowa o ye ki o so fun olorun wipe o n fe igbala olorun ninu okan re tabi iwo ti o ko fi ara re si kika oro olorun kiko oro olorun o ye ki o fi ara re si kiko ati kika oro olorun iwo ti o dabi eni wipe ina igbagbo re n jo reyin o ye ki o so fun olorun wipe o fe mura o fe je eni ti n gbadura nigba gbogbo eni ti n gbadura deede ati nigba kugba o fe mo ife olorun o si n fe agbara lati le se ife olorun ni igbesi aye re o si n bere fun ogbon wipe olorun fun ara re yo fun ni ogbon ati oye lati rin gege bi ife olorun gege bi ilana olorun bi a ba gbadura ti a si ke pe olorun o daju wipe yo gbo ti o wa bawo ni igbesi aye adura re ti ri bawo ni o se je olooto to
nípa àdúrà ní ìgbésí ayé ìgbàgbọ́ rẹ. Sọ fún Ọlọ́run pé kí ó sọ di alágbára nínú àdúrà gbígbà. Di ìlérí Ọlọ́run mú. Ó ṣèlérí wípé òun yóò gbọ́ tiwa bí a bá ké pè é. Má ṣe jẹ́ àmọtara ẹni nìkan nínú àdúrà gbígbà. Kún fún àdúrà àti ẹ̀bẹ̀ fún àwọn ẹlòmíràn pẹ̀lú.

bákan náà wípé kò sí ọmọ alágbára kan tí a lè fi wé Olúwa ò ṣe jẹ́ kí ọkàn rẹ kí ó sinmi lé Olúwa. Nígbà tí ó ti mọ̀ wípé kò sí ẹni tí a fi lè wé Ọlọ́run tí a lè fi wé Ọlọ́run wa. Nígbà tí ó ti mọ̀ wípé nínú ìfẹ́ ni, nínú agbára ni, nínú ọgbọ́n ni, nínú ìjólóòtọ́ ni, nínú ohunkóhun kò sí ẹni tí a lè fi wé Olúwa ò ṣe dúró de Olúwa. Ó ṣe gbé ojú rẹ̀ sí òkè kí ó sọ fún Olúwa wípé wọ́n dúró de ọ́. Jẹ́ kí a tún padà lọ sí ìwé Isaiah orí ogójì. Ìwé Isaiah orí ogójì mọ́ǹkà láti ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n. Gbé ojú yín sókè sí ibi gíga. Èyí ni ohun tí Ọlọ́run sọ fún wa. Ó ní kí a gbé ojú wa sókè sí ibi gíga, kí a mú ojú wa kúrò nínú àwọn òrìṣà pẹ̀tẹ́lẹ̀, kí a mú ojú wa kúrò nínú àwọn ènìyàn ẹlẹ́ran ara. Ènìyàn máa ń ṣe ìlérí púpọ̀, ó ṣeéṣe kí ẹnìkan kí ó sọ pé má ṣe yọnu, ohun gbogbo tó bá ń fẹ́ ni màá fún ọ, ohun gbogbo tó bá nílò wà máa béèrè lọ́wọ́ mi. Ó ní kí a gbé ojú kúrò nínú lọ́dọ̀ àwọn ènìyàn wọ́n tí ó wà níbi pẹ̀tẹ́lẹ̀. Ó ní kí a gbé ojú wa sókè síbi gíga. Kí ẹ sì wò, ta ni ó dá nǹkan wọ̀nyí wo àwọn ìràwọ̀? Ta ni ó dá wọn? Sọ fún mi. Bẹ́ẹ̀ náà ni Ọlọ́run lè ó dá wọn. Ó ní tí mú ogun wọn jáde wá ní iye. Bí a bá wo àwọn ìràwọ̀, wọn ò ṣe é kà tán. Òòrùn kọ́, kí a wo agbára rẹ̀, àti òṣùpá, kí a wo ohun tí ó ń ṣe, àti àwọn nǹkan mìíràn tí Ọlọ́run dá, tí àwọn onímọ̀ ìjìnlẹ̀ tí wọ́n ń ṣe àwárí rẹ̀ lónìí. Kí a wò ó, jẹ́ kí a mọ̀ wípé àwọn nǹkan wọ̀nyí wọ́n ń wá láti ọwọ́ Olúwa. Ó ní ó pe gbogbo, ṣe gáfárà fún mi, ó pe gbogbo wọn lé orúkọ, nítorí pé òun le ní ipá, kò sí ọ̀kan tí ó kù. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí ó yé wa wípé Ọlọ́run wa alágbára ni. Nítorí bẹ́ẹ̀, kí a gbé ojú wa sókè, kí a má jẹ́ kí ìrẹ̀wẹ̀sì kí ó dé bá wa, kí a má jẹ́ kí ọkàn wa kí ó pòrúurò, kí a má jẹ́ kí èṣù kí ó dẹ́rùbà wá, nítorí wípé Ọlọ́run wa kò sí ohun tí ò lè ṣe. Ọlọ́run wa kò sí àwọn ìlérí tí ó ti ṣe fún wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí kò lè múṣẹ. Jẹ́ kí a wo ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n. Èyí ṣe tí ìwọ fi ń wí, ìwọ Jákọ́bù, tí ìwọ sì ń sọ, ìwọ Ísíráẹlì, pé ọ̀nà mi pamọ́ kúrò lọ́dọ̀ Olúwa, ìdájọ́ mi sì ré kọjá kúrò lọ́dọ̀ Ọlọ́run mi. Èyí ni a rí tí àwọn ọmọ Ísíráẹlì ṣe rántí ìtàn ọmọ Ísíráẹlì. Ó ṣe ni láàánú wípé àwọn wọ̀nyí wọ́n gbàgbé orí Ọlọ́run, wọ́n gbàgbé àánú Ọlọ́run, wọ́n gbàgbé ìlérí Ọlọ́run, wọ́n gbàgbé májẹ̀mú tí Ọlọ́run ti bá wọn dá. Ohun tí ó ṣe láàánú nínú ní ti àwọn ọmọ Ísíráẹlì ni wípé ṣòrántí láti àkókò Ábráhámù ni Ọlọ́run ti fún ọ ní ìlérí, tí ó sì sọ wípé láti ọdún dé ọdún ni ìbùkún Ọlọ́run yóò máa wà lórí wọn. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, àti pé nípasẹ̀ Ábráhámù àti àwọn ọmọ rẹ̀ ni a ó ti bùkún gbogbo ìdílé ayé. Bí a bá sì wò ó, Ọlọ́run kò kùnà, Ọlọ́run kò já fara. Ní àkókò Mósè ni Ọlọ́run pe Mósè wípé àkókò àti mú ìlérí iṣẹ́ wípé ó ti dé. Bí ó tilẹ̀ jẹ́ wípé òye kò yé Mósè ní àkọ́kọ́, tí ó ń sọ wípé ta lé èmi, tí wọ́n lọ dojúkọ Fáráò, Ọlọ́run sọ wípé òun wà pẹ̀lú rẹ̀, òun wà pẹ̀lú ẹnu rẹ̀. Bí ó bá jẹ́ ẹni tí ó ń ka Bíbélì dáadáa, ó rí wípé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmì, ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu ni Ọlọ́run ṣe, títí ọkàn àwọn ọmọ Íjíbítì tí ọkàn wọn fi rẹmi, tí ó fi jẹ́ wípé wọn kò ní agbára àti okun mọ́, tí wọ́n sọ fún àwọn Ísíráẹlì pé ó yá, ẹ kẹ́rù yín kẹ́ ẹ máa lọ. Èyí ni a fi gbà wọ́n kúrò ní oko ẹrú. Ṣèrántí wípé bí wọ́n ti dé ibi bèbè òkun pupa, tí wọ́n bẹ̀ sí ń rò wípé ayé fẹ́ parí, tí wọ́n rò wípé ó dàbí ẹni pé ikú ti dé fún wọn nísinsìnyí, nítorí pé òkè wà lọ́wọ́ ọ̀tún, òkè wà lọ́wọ́ òsì. Àwọn ọmọ ogun Íjíbítì wọ́n ń bọ̀ lẹ́yìn, òkun pupa wà níwájú, ń bo ni kí a gbégbà. Bẹ́ẹ̀ ni wọ́n ké pe Olúwa, ni Ọlọ́run sọ fún Mósè pé kí ó na ọ̀pá rẹ̀ ní òkun pupa pín sí méjì. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ogójì ọdún ni wọ́n fi ń jẹ mánà láìsanwó, tí ó jẹ́ pé bí wọ́n bá ti jí lóòrọ̀ ni wọ́n lọ kó mánà, wọ́n máa jẹun. Aṣọ ògbómọ wọn lára, bàtà ògbómọ wọn lẹ́sẹ̀. Níhìn-ín ni wọ́n wá ń sọ wípé ọ̀nà wa pamọ́ kúrò lọ́dọ̀

tó wá. Ìdájọ́ mi sì ré kọjá kúrò lọ́dọ̀ Ọlọ́run mi. Èéṣe tí Ísírẹ́lì fi di afọ́jú báyìí, tí yè wọ́n ra, tí wọn ò rántí àwọn oore Ọlọ́run, wọn ò rántí agbára Ọlọ́run, wọn ò rántí àwọn ìlérí Ọlọ́run, wọn ò rántí àwọn májẹ̀mú tí Ọlọ́run ti bá wọn dá. Ṣùgbọ́n kí a tó máa dá Ísírẹ́lì lẹ́bi, àwa náà ń kọ́. Ǹjẹ́ àwa náà nígbà tí a bá dé ìkóríta, àwa náà nígbà tí ó bá dàbí ẹni wípé omi pọ̀ ju ọkà fún wa, tàbí ó pọ̀ ju gàrí fún wa, nígbà tí ó bá dàbí ẹni wípé wàhálà wà fún wa tí ó lè pọ́nrán, àwa pàápàá a ti gbàgbé orí Ọlọ́run, a ti gbàgbé àwọn ẹ̀rí tí a ń jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Wípé nígbà tí mo ti dénú ìjọ yìí, nígbà tí mo ti bá Jésù pàdé, nígbà tí mo ti ní ìgbàlà, nígbà tí Ọlọ́run ti là mí lójú, nígbà tí mo ti kúrò nínú ìbọ̀rìṣà, nígbà tí mo ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tí mo ti kọ̀ sílẹ̀, wo nǹkan tí Ọlọ́run ṣe fún mi. Àwa tí a ti ń jẹ́rìí tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwa di ẹni tó kárí sọ, àwa di ẹni tó ń sunkún, àsun dẹ́kun, àwa di ẹni tó ń rìn káàkiri bí ẹni tí kò lọ́lọ́run, àwa di atọrọjẹ. A tún wá ń ronú pé bóyá ká padà síbi tá a ti ń bọ̀. Báwo ló ṣe rí báyìí? Ṣé o rò wípé Ọlọ́run ti gbàgbé rẹ ni? Èéṣe tí ìwọ fi ń wí wípé ọ̀nà mi, wàhálà mi, àwọn nǹkan tó ń dojúkọ mí, àwọn inúnibí ni tí mo ń dojúkọ, tí mo ń bá pàdé, wípé Ọlọ́run kò mọ nǹkan wọ̀nyí mọ́? Àwọn nǹkan wọ̀nyí pamọ́ kúrò lọ́dọ̀ Olúwa. Èéṣe tí a fi ń sunkún bẹni tí ò ní baba? Èéṣe tí a fi ń káàkiri bẹni tí ò lọ́lọ́run? Ṣé Ọlọ́run wa ti kú ni? Ṣé Ọlọ́run wa ò sí láàyè mọ́ ni? Ṣé ìlérí rẹ̀ ti yí padà ni? Ṣé májẹ̀mú tí ó bá wa dá nípasẹ̀ Jésù Kristì nígbà tí ó kú lórí igi àgbélébò, ṣé àwọn nǹkan wọ̀nyí kò tún jámọ́ nǹkan níwájú Ọlọ́run ni? Èéṣe tí a wá fi ń sọ bí àwọn ọmọ Ísírẹ́lì, bí aláìlóye, bí aláìlọ́gbọ́n, bí ẹni tí ojú ẹ̀mí rẹ̀ ti fọ́, wípé ọ̀nà mi pamọ́ kúrò lọ́dọ̀ Olúwa, àti wípé ìdájọ́ mi, àwọn ẹ̀tọ́ mi, wípé wọ́n ti ré kọjá kúrò lọ́dọ̀ Ọlọ́run mi. Ẹni ó wá fi ń bi wá ní ẹsẹ̀ 22, ìwọ kò tí mọ̀, ìwọ kò tí gbọ́ pé Ọlọ́run ayérayé, Olúwa, ẹlẹ́dàá gbogbo ìpẹ̀kun ayé kìí ṣàárẹ̀, bẹ́ẹ̀ ni àárẹ̀ kìí mu, kò sí àwárí òye rẹ̀. Ìjìnlẹ̀ ni agbára Ọlọ́run, àwa máridì ni agbára Ọlọ́run. Bí a bá wa láti ìpẹ̀kun kan lọ sí ìpẹ̀kun mìíràn nínú ayé yìí, kò ṣeé ṣe àwa máridì ni. Ìjìnlẹ̀ ni ìfẹ́ rẹ̀, ìjìnlẹ̀ ni májẹ̀mú rẹ̀, ìjìnlẹ̀ ni àwọn ìlérí tí ó ti ṣe fún wa. A ò tí ì mọ̀ ni. Bí a bá jẹ́ ẹni tí ó mọ Ọlọ́run, nígbà tí a bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tí a ti kọ̀ sílẹ̀, tí a ti gba Jésù Kristì gbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà wa, báyìí ni ọ̀nà ti ṣí sílẹ̀ fún wa láti mọ Ọlọ́run. Àwa tí a ní ìgbàlà, àwa ni a ní ìmọ̀ Ọlọ́run. Àwọn ẹlẹ̀sìn tí wọ́n kàn sìn, àwọn ò ní ìmọ̀ Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí ọkàn wa kí ó balẹ̀, ó yẹ kí a sinmi, ó yẹ kí a mọ̀ wípé a ní Ọlọ́run tó ga lé ọ̀run, Ọlọ́run tí agbára rẹ̀ kì í bà á tì. Ó ní nítorí bẹ́ẹ̀ o, kí a mọ̀ wípé láti ẹsẹ̀ 29, òun fi agbára fún aláàárẹ̀, òun fi agbára fún aláàárẹ̀, òun fi agbára kún àwọn tí kò ní ipá. Àní àárẹ̀ yóò mú àwọn ọ̀dọ́mọdé, yóò sì rẹ̀ wọ́n, àti àwọn ọ̀dọ́mọkùnrin yóò tilẹ̀ ṣubú pátápátá. Ó ní ṣùgbọ́n àwọn tí ó bá dúró de Olúwa. Ohun tí a ṣe ń dúró de Olúwa ni wípé kí ó lè fún wa ní agbára, kí ó lè fún wa ní okun. Wípé nígbà tí àwọn mìíràn tí a jọ ń sáré eré ìje yìí, nígbà tí wọ́n bá ń ṣubú lẹ́bàá ọ̀nà, nítorí wípé Ọlọ́run ayérayé, apá ayérayé, kò jẹ́ ibi ìsádi wọn, kò sì jẹ́ ohun tó ń gbé wọn ró, kò jẹ́ ohun tó ń fún olókun àti agbára. Nígbà tí àwọn bá ń ṣubú lẹ́bàá ọ̀nà, wípé àwa ó máa sáré, kì yóò sì rẹ̀ wá, a ó máa rìn, wípé àárẹ̀ kì yóò mú wa. Ṣùgbọ́n jẹ́ kí n bi ọ́ léèrè, nígbà wo ni ó yẹ kí a dúró de Olúwa? Àti báwo ni ó yẹ kí a ṣe dúró de Olúwa? Bí a bá ń sọ wípé báwo ni ó yẹ kí a ṣe dúró de Olúwa, bí a bá ń sọ nípa dídúró de Olúwa, èyí jẹ́ wípé kí a gbàdúrà, kí a pa ọ̀pọ̀lọpọ̀ ojúṣe, kí a pa á tì sẹ́gbẹ́ kan. Ó yà mí lẹ́nu, ó sì ṣe mí láàánú wípé àwọn tí ó dàbí ẹni pé wọn kò mọ Ọlọ́run, àwọn tí ó dàbí ẹni wípé wọn kò mọ Jésù Kristì gẹ́gẹ́ bí olùgbàlà, wọ́n tilẹ̀ máa ń gbìyànjú láti dúró de Olúwa ní ìmọ̀ tiwọn, ní ìdánú tiwọn. Ó kàn jẹ́ wípé àwọn ò mọ ohun tí a ń pè ní Jésù gẹ́gẹ́ bí olùgbàlà, àwọn ò mọ ìdáríjì, àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run, ṣùgbọ́n wọ́n máa ń gbìyànjú láti dúró de Olúwa. Bí a bá rí ẹlòmíràn tí ó jẹ́ aláìgbàgbọ́,
to je pe ko ti mo Jesu Christi gege bi olugba sugbon o je bi elesin bi o ba ni isoro ranpe kan bi o ba ni isoro kekere kan ati so wepe o nfe lo gbadura o nfe duro de Oluwa awon elomiran o sese nitori pe oye bibeli oye won to won ti le kan kankan ninu majemu lai lai abi nkankan ninu majemu titun won so pe awon fe lo sori oke oke yanu oke anu oke ori ofe oke alaafia oke bayi oke tohun won duro sibe o sese ki o je ojo meta ki lo de ti o je wipe awon wonyi ti won o mo igbala Jesu Christi awon yi ti o je pe won ko ti ni idani loju idarije ese won ki lo de to je wipe awon ni won mo bi ati duro de Oluwa awa ti Olorun si ti pe to ti ba soro asiri awa ti Olorun ti so fun wipe oun je baba fun wa ti emi Olorun ke aba baba ninu wa ki lo de ti a o le farabale ki a le duro de Oluwa ye ki a wo nigba wo ni o ye ki a duro de Oluwa ati bi a ba duro de Oluwa kini awon ere awon anfani ti yo je ti wa ninu orin Dafidi ori ke dogbon orin Dafidi ori ke dogbon ese ikarun simi le ona otito re ki o se ko mi nitori iwo le Olorun igbala mi iwo ni mo duro ti le ojo gbogbo nihin ni Olorin Dafidi lo ti nso fun wa we pe ohun ni lati duro de Oluwa ki se ni ojo kan o ni le ojo gbogbo iwo ni mo duro ti iwo ni mo duro de le ojo gbogbo kini se ti ogbeni yi ti o fe duro de Oluwa se o mo we pe Dafidi ti o korin Dafidi ti aka yi o je jagun jagun o ni opolopo isoro ni igbesi aye re ni igba miran awon nkan miran to ngbo latotun latosi won taku ara won ko si mo eyi to je otito ti o le duro le ninu won o da bi eni wi pe ni opolopo igba ni Dafidi ni o de ikorita ninu awon nkan miran ninu ebi re o de ikorita ti ko mo ona ti o ye ki ohun to tabi gege bi oba awon idajo miran awon miran ti o ye ki o se ti ko mo ona ti o ye ki ohun gba ipinu ti o ye ki ohun se tabi aba ti o ye ki o da nitori be adu o fe duro de Oluwa nigba miran ni igbese aye ti re o se se ki nkan kan ki o se laarin oko si aya o se se laarin ebi laarin baba iya si omo o se se ni laarin awon aladugbo tabi ni bi ise o de ikorita awon nkan ti o ngbo won taku ara won ti bi aso ti bi tọ̀hún asọ tọ̀hún àwọn nǹkan wọ̀nyí tí wọ́n ń sọ kò bára wọn mu ó sì ń fẹ́ mú ìpinnu àwọn nǹkan tó fẹ́ mú ìpinnu lé lórí yìí ò tí ì mọ òtítọ́ ìjìnlẹ̀ òtítọ́ nípa wọn irú àkókò bẹ́ẹ̀ nígbà tí a mọ̀ wípé ọlọ́run mọ ohun gbogbo àwọn nǹkan tó pamọ́ lójú ènìyàn wọ́n ṣí payá níwájú ọlọ́run nítorí bẹ́ẹ̀ ó yẹ kí o lè dúró ti Oluwa kí o dúró dé wípé ọlọ́run mọ wojú rẹ Olorun mo mo wi pe gbogbo otito awon nkan wonyi won o pa mo fun o nitori be mu duro de o eni a fi duro de Oluwa ni akoko ti a duro de Oluwa yi a o ka bibeli a wo awon ileri Olorun a wo awon ase Olorun a wo awon nkan ti Olorun pase fun wa lati se ti o dabi eni wi pe ati gboju foda tele tele nkan miran ti o ma nse wa lose gege bi eni ti o ja fafa ninu isin Olorun ni wi pe awon akoledo esin awon agbekari esin won ki je ki a le raye lati duro de Oluwa elomiran o sese ibi to ti fe ka bibeli won so we pe arakunrin kan bere re o fe ki won lo se jire okan nita atundide elomiran boyo fe gbadura lori nkan kan ni boyo duro de Oluwa ni o si fe mo o fe mu ona re gun ni waju Oluwa won ni won pe yin o e ko a lo si sise bayi o ko a lo se bayi nkan won yi ki je ki elomiran ki o le duro de Oluwa je ki a wo orin Dafidi ori keta din logbon orin Dafidi ori keta din logbon lati ese keta la di ese kerin la sugbon emi ti gbagbo lati ri ire Oluwa ni ile alaye duro de Oluwa ki o si tujuka ki yo si mu ole ayale mu ni duro de Oluwa yo si mu ole ayale e je wipe nigba ti o ba dabi ni pe aje alaye lagbara nigba ti o ba dabi eni wipe aje alailera yala nipa ti ara yala nipa ti emi o je wipe okun tan ninu wa agbara tan ninu wa o je wipe atirin irin igbagbo o nsoro fun wa
ati gbe igbese aye igbagbo o nsoro fun wa o fe dabi eni wupe agbara lati dojuko ota ati lati dojuko idanwo agbara lati duro shinshin ke ama yese o dabi eni wupe agbara yi o ndinku die die ni igbese aye wa o ni iru akoko be o ye ki aduro de oluwa iru akoko be o ye ki aduro de oluwa pelu igbagbo lati ri ire olorun ire oluwa ni ile alaye ni orin dafidi ori keji le ni ogota orin dafidi ori keji le ni ogota ese ikarun okan mi iwo sa duro je de olorun nitori lati odo re wa ni ireti mi nigba ti o ba dabi eni wo pe ireti npin nigba ti o ba dabi eni wo pe o nse aferi nkankan nkan yo si ti ite olowo nigba ti o ba dabi eni wo pe awon abani gbadura e ti jo gbadura awon ore re ti ejo man ka bibeli ti ejo man gbadura ti ejo man mu ibere ara yin lo siwoju olorun won ti ba gbadura sugbon awon nkan wonyi awon isoro won si wa sibe sibe o so we pe akoko de lati duro je de olorun akoko de lati lo si oju olorun lati pa awon nkan miran gege bi owo gege bi ise gege bi awon nkan miran to ma ndi wa lowo lati pa won ti lati wa si oluwa tabi lati tilekun wa mori ki a duro je de oluwa nitori lati odo re wa ni ireti wa wa ye ki a wo orin dafidi yi kan na ori keta le ni ogofa orin dafidi ori keta le ogofa ini eji eta okan eji eta ese ikeji kiyesi bi oju awon iranse kunrin ti ma wo owo awon baba won ati bi oju iranse birin ti ma wo owo iya re be li oju wa nwo oluwa olorun wa titi yo fi sanu fun wa nigba ti a ba nwa anu olorun boya otisubo sinu ese lairo tele ni boya o dabi

Orin Dáfídì ìkẹrùnlélọ́gọ́ta ẹsẹ̀ ìkejì. Ìwọ ẹni tí ó ń gbọ́ àdúrà lọ́dọ̀ rẹ ni gbogbo ènìyàn ń bọ̀ wá. A fẹ́ dìde dúró ká sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹni tí ó ń gbọ́ tó sì ń dá wa dúrà. Ìwọ tí ó ń gbọ́ tó ń dáhùn lọ́dọ̀ rẹ la wá sí lálẹ́ yẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún gbogbo tó ti ń ṣe. Láti ọjọ́rú tí ìsọjí yìí ti bẹ̀rẹ̀, ó ti ń gbọ́ àdúrà wa, ó ti ń dáhùn àdúrà wa, a sì gbọ́dọ̀ fi ọpẹ́ fún un. Ó yẹ láti gba ọpẹ́ wa àti ìyìn wa fún ohun tó ń ṣe àti ohun tó ń ṣe lọ́wọ́ tó ti ṣe tẹ́lẹ̀. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Bó bá ní ẹ̀rí lórí ohun tí Ọlọ́run ti ṣe lákòókò ìsọjí yìí àti àwọn ìsọjí kárí ayé tó ti kọjá tàbí èyí tá ń ṣe lọ́wọ́ yìí, tó bá ní ẹ̀rí jọ̀wọ́, ó lè wá sí ọwọ́ àlàáfíà níbi tí a ó ti fún ọ láyè láti jẹ́rìí rẹ lẹ́yìn tá a ti fọ̀rọ̀ wá ẹlẹ́nu wò. Tó bá ti ní ẹ̀rí nínú ayé rẹ nínú ìsọjí kárí ayé àtẹ̀yìnwá àti èyí tá ń ṣe lọ́wọ́, jọ̀wọ́ jáde wá síwájú ká lè fọ̀rọ̀ wá ẹlẹ́nu wò. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Ẹ jẹ́ kí a gbé ohùn wa sókè sí Ọlọ́run Olódùmarè, ẹni tí yóò dáhùn àdúrà wa lálẹ́ yìí, tí yóò sì gbọ́ àdúrà wa. Ẹ jẹ́ kí a gbé ohùn wa sókè sí ẹni tí ó ń dáhùn àwọn àdúrà, yóò dáhùn àdúrà rẹ lálẹ́ yìí, yóò yanjú ipò tó wà lálẹ́ yìí, yóò fara rẹ̀ hàn bí alágbára nú ayé rẹ lálẹ́ yìí. Fi ọpẹ́ fún un, fi ìbùkún fún ìwà mímọ́ rẹ̀. Olórin Dáfídì wípé fi ìbùkún fún Olúwa ìwọ ọkàn mi, fi ìbùkún fún Olúwa ìwọ ọkàn mi, máa sì ṣe gbàgbé gbogbo oore rẹ̀. Àwọn oore tí o ti ń gbádùn láti ọjọ́rú tó Olúwa ti mú wa wá síbí. Torí náà jẹ́ ká fi ìbùkún fórúkọ rẹ̀, ẹ jẹ́ ká fi ọlá fún ìjólóòótọ́ rẹ̀ tó fi hàn nínú ìfarahàn agbára rẹ̀ nípasẹ̀ ọ̀rọ̀ rẹ̀ tí a sọ jáde tó ń tọ̀ wá wá, tó fún wa ní àwọn ìdánilójú àti ìrètí.

yóò tó dìde láti ṣe sí fún wa. Ẹ jẹ́ ká la ẹnu wa. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Àmì ó ń kà láti ní ìwé mímọ́ nípa àwọn ìyanu tí Ọlọ́run ṣe tí yóò tún ṣe lálẹ́ yìí. Yóò bẹ̀ ó wò lọ́nà ìyanu. Lórí Dáfídì 16:136 ẹsẹ̀ ìkíní. Dájúdájú Ọlọ́run ti dára sí ọ. Ó ní fi ọpẹ́ fún Olúwa àwọn Olúwa nítorí tí àánú rẹ̀ dúró láéláé. Fi ọpẹ́ fún Ọlọ́run àwọn Ọlọ́run nítorí àánú rẹ̀ dúró láéláé. Jẹ́ kí a la ẹnu wa kí a fi ọpẹ́ fún Olúwa ẹni tí ó ṣe wá lóore láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ ìsọjí yìí. Ó ti fún wa lójú ọjọ́ rere. Ó ti fún wa ní ojú ọjọ́ tó dára. Ẹ jẹ́ ká fi ọpẹ́ fún. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan. Ó ti ń ṣiṣẹ́ ìránṣẹ́ fún wa. Ó lo àwọn ìránṣẹ́ rẹ̀ láti bá wa sọ ọ̀rọ̀ ìyè. Láti fún wa lọ́rọ̀ ìdánilójú. Láti fún wa lọ́rọ̀ rere. Láti fún wa lọ́rọ̀ ìdáǹde. Láti fún wa ní ọ̀rọ̀ ìwòsàn. Ẹ jẹ́ ká lanu wa ká fi ọpẹ́ fún Ọlọ́run Olódùmarè fún oore rẹ̀. Ọlọ́run wa dára. Ó sì yẹ lẹ́ni àìfi ìbùkún àti ìyìn àti ọlá fún kí a gbé orúkọ rẹ̀ ga kí ó bá tún lè ṣe púpọ̀ sí. Ó ní agbára láti ṣe ohun gbogbo. Ó ní agbára láti ṣe àwọn ìyanu. Ẹ jẹ́ mọ rírì rẹ̀. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Lálẹ́ yìí yóò ga. Alẹ́ yìí yóò jẹ́ yanu. Yóò tún lágbára. Agbára Ọlọ́run yóò wá. Yóò kàn níbẹ̀. Yóò sì tú ọ sílẹ̀. Yóò dá ọ nídè. Yóò wù ọ sàn. Tó náà gbàdúrà ó sọ fún Olúwa pé Ọlọ́run bẹ̀ wá wò lálẹ́ yìí lónìí. Bá wa sọ̀rọ̀ lónìí. Sọ̀rọ̀ iyè sínú wa lónìí. Sọ̀rọ̀ ìrètí sínú wa lónìí. Sọ̀rọ̀ ìdánilójú sínú wa lónìí. Kò sì sọ̀rọ̀ agbára sínú ayé wa. A fẹ́ gbọ́ kó máa bá wa sọ̀rọ̀. A fẹ́ gbọ́ kó máa lo ìránṣẹ́ rẹ̀ bàbá wa nínú Olúwa. Láti bá wa sọ̀rọ̀ ọ̀rọ̀ ìdánilójú. Ọ̀rọ̀ ìrètí. Ẹ jẹ́ ká ké pé. Ó ní ọlọ́kan ìrètí tó ṣe mú ọwọ́ rèé. Kò kàn ní kó wá láì ní nǹkan kan tó fẹ́ ṣe fún ọ. Ó ní nǹkan kan láti fi lé ọ lọ́wọ́. Ìrètí ni ẹja ṣe wà ń bí. Ó sì gbọ́dọ̀. Ó gbọ́dọ̀ lọ láì rí gbà. Èyí tó Ọlọ́run ní fún ọ yẹn gan. Ó ní èrò mi sí ọ ní èrò rí oore kì í ṣe ibi. Láti fún yín ní ìgbà ìkẹyìn àti ìrètí ẹjẹ́ lẹ́nu wa ká sọ pé Ọlọ́run. Àwa ti wá èmi náà ti wá. Lo ìránṣẹ́ rẹ láti ṣiṣẹ́ ìránṣẹ́ ìyè fún mi. Láti ṣiṣẹ́ ìránṣẹ́ ìdánilójú fún mi. Láti ṣiṣẹ́ ìránṣẹ́ ìwòsàn àti ìdáǹde. Àní kó tún ṣiṣẹ́ ìránṣẹ́ ìmúpadàbọ̀ sípò. Ẹ jẹ́ lanu wa. Ọlọ́run wa wà ń bí. Ọ̀rọ̀ rẹ̀ wà ń bí. Ìránṣẹ́ rẹ̀ wà ń bí. Lanu rẹ̀. Kó o sì gbà. Ìfọwọ́kàn Ọlọ́run gbà nípasẹ̀ ọ̀rọ̀ náà. Gba iṣẹ́ ìránṣẹ́ látòkè nípasẹ̀ ọ̀rọ̀ náà. Ó lè ṣe lọ́pọ̀lọpọ̀ ju gbogbo tí à ń rò tàbí tí à ń retí lọ. Oko yòówù tó o bá ń rò. Ọlọ́run lè ṣe ju bẹ́ẹ̀ lọ. Oko yòówù tó bá ń gbàdúrà lé lórí Ọlọ́run lè ṣe ju bẹ́ẹ̀ lọ.
Eje ka lanu wa pe Olorun lale yi o gbodo se nkan kan nu aye mi lale yi emi ni mo ni ale yi ninu aye temi emi o ni lo lowo ofo ma ni fowo kan aye mi yo dotun ipo mi yo dotun gbogbo nkan nipa mi ni yo di tutun tori pe mo ti wa fun isodo to patapata nipasẹ Kristi. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Gbọ́ lẹ́ẹ̀kan sí tó bá lẹ́rìí lórí ohun tí Ọlọ́run ti ṣe nínú ayé rẹ nínú àwọn ìsọjí kárí ayé tá a ti ṣe kọjá tàbí èyí tá a ń ṣe lọ́wọ́ ìjọ wọn máa bọ̀ sí ọwọ́ àlàáfíà ń bi tá ó ti fọ̀rọ̀ wá ọ lẹ́nu wò láti jẹ́ ẹ̀rí rẹ a fẹ́ gbọ́ ẹ̀rí rẹ ìwà sì jẹ́rìí sọ pé àmì ọ̀hún tó fi àṣálẹ́ yìí lé ọlọ́run lọ́wọ́ wàá béèrè lọ́wọ́ ọlọ́run olúwa bá wa sọ̀rọ̀ lànà ọlọ́run bá wa sọ̀rọ̀ ló ìránṣẹ́ rẹ ọ̀rọ̀ ọlọ́run kò gbọ́dọ̀ lọ lófo nínú ayé rẹ àti tèmi gbogbo ọ̀rọ̀ tá a bá ti sọ gbọ́dọ̀ ṣe nǹkan kan nínú ayé rẹ ẹlẹ́sẹ̀ gbọ́dọ̀ dẹni ìgbàlà aláìsàn gbọ́dọ̀ gba ìwòsàn àwọn tá a pọ́n lójú gbọ́dọ̀ gba ìdáǹdè lálẹ́ yìí pátápátá porogodo ní ìsọdọ̀tun náà òmìnira pátápátá ìràpadà pátápátá béèrè lọ́wọ́ olúwa ṣé ohun tuntun kan nínú ayé mi ṣé ohun tó ga nínú ayé mi fagbára rẹ ọ̀làlẹ́ yìí agbára jẹ́ kó fara ọ̀làlẹ́ yìí ní orúkọ Jésù ni a gbàdúrà a ó gbé ènìyàn lọ.

ìránṣẹ́ ayé lálẹ́ yìí. Ẹ kún wọn pẹ̀lú agbára. Ẹ kún wọn pẹ̀lú ìmísí. Ẹ lò wọ́n láti sọ tó wà lọ́kàn yín fún wa. Kó lè bá ìwọ àti èmi pàdé lọ́gangan àìní wa gan àti ìrètí wa. Ọlọ́run ti múra tán láti ṣe àwọn ìyanu bí ìwọ bá lè gbàdúrà tó bèrè lọ́wọ́ Olúwa pé kó lè ránṣẹ́ rẹ̀ lálẹ́ yìí. Ẹ jẹ́ ká fi gbogbo ènìyàn tí a ó lò lálẹ́ yìí lé ọwọ́ Ọlọ́run. Ọlọ́run lò wá lọ́nà agbára, lò wá lọ́nà tó ga, lọ́nà tó tóbi. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Ọlọ́run wípé èrò tó ní sí ọ ni kìí ṣe ti bí èrò rere láti fún ọ ní ìrètí rẹ. Ó ní ṣùgbọ́n o ní láti gbàdúrà kó képo òun tó náà wàá képo orúkọ Olúwa. Mi ò gbọ́dọ̀ lọ lọ́wọ́ òfo lálẹ́ yìí. Mi ò ní lọ lọ́wọ́ òfo lálẹ́ yìí. Ọ̀rọ̀ Ọlọ́run yóò ṣe mí lóore. Yóò bá mi pàdé lọ́gọgọ àìní mi. A ó sì fún mi ní ọ̀rọ̀ ìyè. Mi ò ní lọ lọ́wọ́ òfo. Mo ti wá. Mi ò sì ní lọ láìjẹ́ wípé o ṣe mí ní ire. Bí o ṣe pé o bẹ̀ mí wò. Bí o ṣe pé o fọwọ́ kàn mí. Bí mo ní ìfọwọ́kàn Ọlọ́run. Ìbẹ̀wò gbọ́dọ̀ wà. Agbára Ọlọ́run gbọ́dọ̀ wà. Àti ká fi sójú ṣe nínú ayé mi, nínú ayé rẹ. Ó wá láti jẹ́ olùwòran ṣe ló wá gba nǹkan kan tó ṣe gbòógì. Tó náà gbà tó bá bèèrè lọ́wọ́ rẹ̀ yóò dáhùn. Bèèrè lọ́wọ́ rẹ̀ kó o sọjú abẹ ní kò ó nínú ohun tó ń fẹ́ àní rẹ, ìfẹ́ ọkàn rẹ. Sọ fọ́lúwa pé lálẹ́ yìí. Bá mi pàdé lọ́gangan àní mi gan. Lo ìránṣẹ́ rẹ láti sọ ohun tí mo nílò gan, ìwàásù tí mo nílò gan gan fún mi.

Ní orúkọ Jésù ni a gbàdúrà. Láti ọjọ́rú ọmọ ọpọ Ọlọ́run ti ń ṣe ìyanu. Ọ̀pọ̀ láti gbàlà, ọ̀pọ̀ láti wòsàn, ọ̀pọ̀ láti dádìde, ọ̀pọ̀lọpọ̀ yóò tún wà lálẹ́ yìí. Ọ̀pọ̀ ni yóò tún nígbàlà lálẹ́ yìí. Ọ̀pọ̀ ni yóò tún gbàwòsàn lálẹ́ yìí. Ọ̀pọ̀ ni yóò gbàdáǹdè lálẹ́ yìí. Ọ̀pọ̀ sí tó ti ṣáko lọ yóò padà bọ̀ wálé lórúkọ Jésù. Torí náà ó béèrè lọ́wọ́ Olúwa, Olúwa ṣe bẹ́ẹ̀. Ṣé oúnjẹ gan-an tó jẹ́ àìní wa? Àwọn tó nílò ìgbàlà, wọn ò gbọ́dọ̀ fi ibi sílẹ̀ láì jẹ́ pé a gbà wọ́n là. Àwọn tó nílò ìwòsàn ò gbọ́dọ̀ lọ nílò ìsọjí ìlálẹ́ yìí. Agbára Ọlọ́run gbọ́dọ̀ fọwọ́ kàn wọ́n. Àwọn tó nílò ìdáǹdè, a ní láti dẹ́wọ́ nídè. Agbára Ọlọ́run gbọ́dọ̀ fọwọ́ kàn wọ́n. Ẹ jẹ́ ké pe orúkọ Olúwa. Ó ń gbọ́ bó ti ń bá sọ̀rọ̀. Ó létí láti gbọ́. Ó múra tán láti dẹ́rùn. Bí ìwọ́n bá lè béèrè kó sọ ojú abẹ ní kó tó ń fẹ́ pàní mi gan rè. Ìrètí ọkàn mi rè.

ó se mọ̀ pé lo ṣe mo mọ̀ pé wà á ṣe mo mọ̀ pé wà á yà mí lẹ́nu mo mọ̀ pé wà á lo ìránṣẹ́ rẹ lálẹ́ yìí láti sọ̀rọ̀ iyè fún mi sọ̀rọ̀ ìrètí fún mi sọ̀rọ̀ ìdánilójú fún mi sọ̀rọ̀ líle ṣe fún mi torí pé o ní ọlọ́run gbogbo kò sí ọ̀ràn tí ó dàbí kò ṣe é yanjú fún gbogbo ọ̀ràn ló lè yanjú àti tìrẹ gan yóò jẹ́ ọ̀kan nínú wọn ṣùgbọ́n képe èmi yóò da ọlọ́run ó ní képe mi èmi yóò da ọlọ́run èmi ó ṣe ńlá àti alágbára tí ìwọ ò mọ̀ pé ọlọ́run ṣe ohun tó ga lálẹ́ yìí wákàtí ìbẹ̀wò rè èyí ni wákàtí ìyanu ni wákàtí iṣẹ́ ìyanu àmì àti iṣẹ́ ìyanu yóò fara hàn bí lálẹ́ yìí àfọ́jú gbọ́dọ̀ ríra lálẹ́ yìí gbàdúrà àárọ̀ gbọ́dọ̀ rìn lálẹ́ yìí adití gbọ́dọ̀ gbọ́ràn lálẹ́ yìí àwọn tá à ń ni lára tá à ń pọ́n lójú gbọ́dọ̀ gbàdáǹdè lálẹ́ yìí àgàn a ó bẹ̀ẹ́ wò lálẹ́ yìí ọlọ́run yóò rántí wọ̀ ọlọ́run yóò sì bẹ̀wọ́ wò ọlọ́run yóò sì ṣe ń lá àtohun tó ga nínú ayé wọn ìwọ ṣàgbàgbọ́ bó ti ń gbàdúrà ńlá yóò di ṣíṣe nípasẹ̀ ìránṣẹ́ ọlọ́run tọ́lọ́run ó lò lálẹ́ yìí ní orúkọ jésù ni a gbàdúrà òjò ìbùkún yóò rọ̀ lálẹ́ yìí lórí ayé rẹ òjò lánàá rẹ òjò ọlọ́run sí ọ̀run jẹ́ kí òjò ìbùkún rọ̀ jẹ́ kí òjò ìbùkún rọ̀ òjò látọ̀run ohun tí ó sì ṣẹlẹ̀ gan rèé ọ̀pọ̀lọpọ̀ òjò ohun tó ọlọ́run yóò ṣe lálẹ́ yìí nìyẹn bí ìwọ bá lè gbàgbọ́ ohun gbogbo ni ṣíṣe fún ẹni tó gbàgbọ́ líle ṣe wà nínú ayé rẹ lálẹ́ yìí sí àgbàgbọ́ nìkan bí ọ̀rọ̀ rẹ ti ń jáde bọ̀ gbá mú o sì ní pàdánù rẹ̀ o ní pàdánù ìgbàlà rẹ lálẹ́ yìí o ní pàdánù ìwòsàn rẹ lálẹ́ yìí o ní pàdánù ìdáǹdè rẹ lálẹ́ yìí àlùyọ rẹ o ní pàdánù rẹ lálẹ́ yìí wà á rìn wà á ríran wà á gbọ́ràn àwọn ọ̀rọ̀ yóò dìde nítorí pé ènìyàn ọlọ́run ti múra sílẹ̀ lálẹ́ yìí láti di lílò lọ́nà tó ga tó tóbi kò sì sẹ́nikẹ́ni tí ó lọ láì gba ìfọwọ́kàn á fọwọ́ kàn án wàá gbàwòsàn ní orúkọ jésù ni a gbàdúrà àmì bàbá àtiwá ẹbẹ̀ wá wò ẹ ṣeun tí ò ṣe é ṣe ẹ lo ìránṣẹ́ yín láti bá wa sọ̀rọ̀ tó wà lọ́kàn yín lálẹ́ yìí lórúkọ jésù ẹ ṣeun bàbá ní orúkọ jésù ni a gbàdúrà.

Ẹyin olúwa lógo, ṣé ẹ wà ń bẹ̀? Ẹyin olúwa lógo, bí alleluia rẹ bá ṣe ga tó ni ìbùkún rẹ yóò tó ẹ kí alleluia. Mo fẹ́ kí yín káàbọ̀ sí ìpàdé àkànṣe yìí. Ìpàdé yìí tọ̀yìn wá, ẹ bá wá lórí ẹ̀rọ ayélujára ìlú Ọ̀tà la wà ní ìpínlẹ̀ Ògùn ní Nàìjíríà. Tẹ bá ń sopọ̀ pẹ̀lú wa lórí íńtánẹ́ẹ̀tì, YouTube tàbí lọ́nà kan yòókù jẹ́, a fẹ́ kẹ́ mọ̀ pé èyí ni ìsọjí ìsọdọ̀tun pátápátá nípasẹ̀ Kristi. Lálẹ́ ìsọdọ̀tun pátápátá yóò wà. Mo ní ìsọdọ̀tun pátápátá yóò wà nípasẹ̀ Kristi. Mo kàn fẹ́ ka ẹsẹ̀ Bíbélì kan nínú ìwé Àìsáyà. Àìsáyà orí kẹtàléní 43, ó ní ṣe pẹ̀lú ohun tá a fẹ́ ṣe lálẹ́ yìí. Àìsáyà orí kẹtàlélógójì ẹsẹ̀ ìkejìdínlógún 43:18. Ẹ má ṣe rántí nǹkan ti ìṣáájú, má àti nǹkan ti àtijọ́, ẹ má ṣe rò wọ́n. Kíyèsí, èmi ó ṣe tuntun kan. Nísinsìnyí ni yóò hù jáde, ẹ̀yin kì yóò mọ̀ bí. Lóòótọ́, èmi ó la ọ̀nà kan nínú aginjù àti odò ní aṣálẹ̀. Lálẹ́ yìí, ìsọdọ̀tun pátápátá yóò wà. Ìsọdọ̀tun pátápátá ní ṣe pẹ̀lú pé Olúwa ń rìn nínú ayé rẹ lọ́nà orí ọ̀fẹ́, lọ́nà tó lágbára nípasẹ̀ Kristi, àti pé nínú iṣẹ́ ìránṣẹ́ ìsọjí kárí ayé yìí tí bàbá wa ní Olúwa Olùṣọ́ Àgùntàn W.F. Kúmú yìí, a ti rí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀. Nígbà gbogbo la máa rí ìsọjí kárí ayé, tẹ́ ó rò pé ìyẹn ló ga jù, tẹ́ ó gbọ́ nínú ìwàásù wọn tàbí àwọn iṣẹ́ ìyanu àti iṣẹ́ àmì, ẹ rò pé ìyẹn ló ti ga jù tó lè ṣẹlẹ̀. Ṣùgbọ́n ní gbogbo ìgbà tá a bá ti ń ṣe ìsọjí kárí ayé, àwọn nǹkan tuntun ló máa ń ṣẹlẹ̀. Nípòrò ọ̀fẹ́ Ọlọ́run lákòókò yìí, a ó tún ní ìrírí ohun tuntun tó ga lórúkọ Jésù. Afọ́jú yóò ríran, àwọn arọ yóò rìn. Ohun kó yóò kó jẹ́ ìṣòro tó o ní tàbí tó o ní lọ́hùn yẹn, Olúwa wà ń bí Jésù Kristi ọ̀kan náà lánàá lónìí àti títí láyé. Bíbélì wípé Jésù Kristi ó lọ káàkiri, ó ṣe eré, ó ṣe dídára gbogbo àwọn tí èṣù ń pọ́n ló ń torí pé Olúwa wà pẹ̀lú rẹ̀. Nínú iṣẹ́ ìránṣẹ́ bàbá wa ní Olúwa Olùṣọ́ Àgùntàn W.F. Kúmú yìí, a ti rí pé Olúwa ń bá wọn ṣiṣẹ́. Lọ́dún yìí nìkan, ọ̀pọ̀lọpọ̀ ìpínlẹ̀ ni wọ́n ti lọ ní orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n sì ti lọ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè nínú orílẹ̀-èdè ayé, ibikíbi tó bá sì lọ. Iṣẹ́ àmì àti àwọn iṣẹ́ ìyanu ló máa ń tẹ̀lé. Lálẹ́ yìí, iṣẹ́ ìyanu tó ga yóò wà. Bá a sì ṣe ń wá síwájú Ọlọ́run lálẹ́, jẹ́ ká wá pẹ̀lú ìrètí tó ga. Bíbélì sọ fún wa wípé nísinsìnyí ni ọjọ́ ìgbàlà àti nísinsìnyí ni ọjọ́ ìtẹ́wọ́gbà. Lónìí yìí, òní lọjọ́ ìgbàlà rẹ. Mo fẹ́ kó gbójú sókè sí Ọlọ́run lónìí, wà á rí ìyanu. Ìsọdọ̀tun pátápátá yóò wà. Ìsọdọ̀tun pátápátá yóò wà. Sọ pé èmi yóò ní ìsọdọ̀tun pátápátá. Ẹ jẹ́ ká tẹrí wa bá láti gbàdúrà. Bàbá dúpẹ́ lọ́wọ́ yín fún àǹfààní tẹ́ ẹ fi fún wa láti wà ní ìsọjí ńlá yìí. Ẹ ṣeun pé ẹ kó wa papọ̀ láti wà níwájú yín láti ọjọ́ rútẹ̀ tí ń ṣe àwọn ńlá tó lágbára. Olúwa ti rí ọwọ́ agbára yín lẹ́nu iṣẹ́ nínú iṣẹ́ ìránṣẹ́ ènìyàn Ọlọ́run tẹ́ ẹ fi fún wa. Níbí yìí àti nínú ìran yìí, Ọlọ́run Olódùmarè à ń gbójú sókè sí lónìí. Ẹ ti wà pẹ̀lú wọn. À ń bèèrè àti ń gbàdúrà ìpínlẹ̀ ẹ̀kan sí lónìí, kí ẹ tún wà pẹ̀lú wọn lórúkọ Jésù. Gẹ́gẹ́ bí ẹ ṣe fi àmì ròyàn Jésù Kristi pẹ̀lú ẹ̀mọ́ àti agbára tó lọ ṣoore tó ṣe dídára gbogbo ènìyàn. À ń gbàdúrà pé ó ṣe ìwòsàn gbogbo ènìyàn lálẹ́ lórúkọ Jésù. Ẹ wà pẹ̀lú wọn. Ẹ ó fi ara yín hàn lọ́nà tó lágbára tó ga nú ayé wọn lórúkọ Jésù. Olúwa a wà ń bí pẹ̀lú ìrètí tó ga. Àwọn kan wà lórí kẹ̀kẹ́ ìyára, àwọn afọ́jú, àwọn arọ, àwọn ọlọ́kùnrin, onírú àwọn èèyàn ló wà tí wọ́n nílò ìsọdọ̀tun nú ayé wọn nípa tẹ̀mí. A gbàdúrà yìí pé gbogbo ọkàn ni yóò gba ìwòsàn lálẹ́ yìí, pé bàbá wa ní Olúwa bí wọ́n ṣe ń fi ọ̀rọ̀ yìí ránṣẹ́. Ẹ jẹ́ kí ìsọdọ̀tun àti ìyípadà pátápátá kó wà lórúkọ Jésù. Ẹ náwó agbára yín jáde gẹ́gẹ́ bí ẹ ti ṣe ìlérí, kí ẹ sì mú ìlérí yín ṣe ní orúkọ Jésù. Ẹ ṣeun bàbá fún ìdáhùn. Ìbùkún ni fórúkọ yín ní orúkọ Jésù tó lágbára la gbàdúrà. Àmì àwọn kan nínú ìwé ètò wa,
ojú ewé kejì ìwé ètò wà á ti tọ́ Jésù lọ fún ìwẹ̀nùmọ́. Ó wá ti wẹ̀ nínú ẹ̀jẹ̀ náà, ó wá gbàgbọ́ nínú oore ọ̀fẹ́ rẹ̀, ó wá ti wẹ̀ nínú ẹ̀jẹ̀ náà, ó wá ń rìn lójoojúmọ́ pẹ̀lú Olúwa, ó wá ń wẹ̀ nínú ẹ̀jẹ̀ náà, ó wá ti wẹ̀ nínú ẹ̀jẹ̀ náà. Nígbà tí ọkọ ìyàwó bá dé, aṣọ rẹ yóò wá funfun mọ́lá nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn, ọkọ rẹ yóò wá múra sílẹ̀ kó o sì wẹ̀ nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn. Pa gbogbo ìdíwọ́ tì sí apá kan. Èso kan wà tí ń sàn fún àwọn ọkọ̀ àìmọ́. Jọ̀ọ́ lọ wẹ̀ nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn. Ó wá ti wẹ̀ nínú ẹ̀jẹ̀ ìwẹ̀nùmọ́ ọ̀dọ́ àgùntàn. Aṣọ rẹ afunfun mọ́láú. Ó wá ti wẹ̀ nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn.

mi ejeje ka dide duro papo bi a o se lo si ite ore ofe pelu akoko adura ki a to be si gbadura papo a fe ka orin David ore adojo 150 ese kefa bibeli wi pe je ki ohun gbogbo to ni emi ko yin oluwa eyin oluwa nibi ta a mo pe olorun lagbara si wa ri sodo tun a ri igbala ri dande atawon la ki a to bere si gbadura fe ni akoko eyin se oluwa ma so wi pe eyin oluwa eyin a wa se hallelujah to gun o eyin oluwa ki hallelujah a fe lo si akoko adura a fe gbadura fun awon orilede a fe gbadura fun awon onigbagbo ta n se ninu binisi ni gbogbo agbaye pe olorun ninu anu re yo da ori ofe sori aye wa lati mu won duro eya ara akoko ninu bini re ka ka jake jado aye e je ke awo ogbo orilede Africa Nigeria Cameroon Mali e je ke awo Sudan ibe yen okan ninu orilede Africa inu nibi ni wa ni Asia e je ke awo Palestine a o gbadura wi pe Olorun yo fun awon arakunrin wa ni ore ofe ke Olorun ko da ore ofe sori awon ara wa won ti won nilo okun ninu emi ipa lati tesiwaju pe ko Oluwa ko fi fun won je ka gbadura ka bo Oluwa soro e je ka bere lowo Oluwa ipa tabi ogbon awon ninu nibi ni ko Oluwa tuka ko paru patapata ki Olorun si fun awon ara wa ni ilowo si atoke wa lati duro kan si tesiwaju titi dopin loruko Jesu je ka gbadura pe igbimo awon ninu nibi ni yo ni duro gbogbo ogbon won yo parun gbogbo imo won yo pora danu Olorun yo nawo agbara re yo fowo agbara han won ranti eyan ara awon eyan yi ti ni idalagara won ti ni irewesi awon elomi o ni reti aye ti su won e je ka gbadura wa ni won duro de ka gbadura fun won ka gbadura fun ni gbogbo aye e je ka gbe gbogbo awon eniyan yi ti a n se ninu ibi ni si ka gbe won soke pe won o ni yogere kuro ninu igbagbo won o duro won si fori titi didopin ni oruko Jesu ni a gbadura a o gbadura fun awon orilede ti won n tako irere pe Olorun yoo si gbogbo lekun ti o ti won ti lekun ni Asia ni Palestine won ti lodi si irere jakejado aye won silekun yen pe agbara isoji ajinde ti o se koloju yoo sise yoo si gbogbo awon ilekun ti a ti ti gbogbo awon okuta ti a gbe dina patapata Oluwa yoo yi won kuro je ka bo Oluwa soro àwọn orílẹ̀-èdè tí wọ́n ń ṣàkóso lọ́nà tó le koko àwọn kan ní àwọn òfin tó le koko tí ò ṣe bá pàdé níbi àwọn ẹlòmíràn wọ́n ní láti bẹ̀rẹ̀ sí ní fagagbága pẹ̀lú ìmọ̀ tí àwọn ènìyàn lásán lòdì sí ìrere láwọn orílẹ̀-èdè wọ̀nyí jákèjádò tí wọ́n ń takò àwọn ènìyàn pé kí Ọlọ́run kó ṣí ilẹ̀kùn ìrere kí agbára ẹ̀mí mímọ́ kó ṣàn sí gbogbo àwọn orílẹ̀-èdè yìí lórúkọ Jésù Ọlọ́run yìí ṣojú ṣáájú ẹnikẹ́ni ó lè ṣe é níbẹ̀ ní orúkọ Jésù ni a gbàdúrà a ó tún gbàdúrà fún àwọn ajínrere tí wọ́n wà ní gbogbo àgbáyé tí wọ́n ń ṣiṣẹ́ náà pé kí Ọlọ́run kó dì wọ́n mú lórúkọ Jésù Olúwa yóò bá wọn ṣiṣẹ́ Olúwa yóò ṣiṣẹ́ nínú wọn Olúwa yóò dì wọ́n mú títí dópin jẹ́ ká gbàdúà nínú Tẹsalónìkà kejì orí kẹta ẹsẹ̀ ìkíní àti kejì bíbélì wí pé lákòótọ́ ẹ̀yin ara ẹ máa gbàdúà fún wa pé kí ọ̀rọ̀ Olúwa
ki oro oluwa ke le ma sare ki o si je ayin logun ani gege bi o ti ri lodo yin ati ki a le gba wa lowo awon asode ati awon eniyan buburu nitori pe ki se gbogbo eniyan ni o gbagbo a o gbadura pe gbogbo awon to wa ni awon bi ta menu bayi ki olorun ko so kale ninu anu re ki olorun ko fowo kankan won ko di won mu ko gba won mu titi dopin awon ajirere wa nbe gbogbo awon oluso agutan labe won gbogbo awon bi won ni won wa nbe ko luwa ko fun won ni ore ofe ti yo mu won duro pe olorun saanu fun won ko di awon eniyan yi mu iranse yin ni won je olorun fi anu di won mu oluwa mi si okan won ran won lowo lati tesiwaju ti dopin loruko jesu won o ni boju wa irara ko si dalagara ko si gbigbon jinijini oluwa ran won lowo lati duro gbo yin ti dopin ni oruko jesu da gbadura a fe gbadura fun baba igbagbo jake jadu aye awon baba alori ijo awon adari awon ijo kaakiri a o gbadura pe ko olorun ko tu iran won se loruko jesu nigba miran ise yen le sugbon ore ofe olorun ga ju be lo to na o gbadura pe olorun ninu anu re yo di awon baba igbagbo won yi mu ni gbogbo bi ti won wa eje ki a wo sekaraya ori keta ese ikini ati ikeji mi beli wipe o si fi Joshua han mi olori ogun to duro niwaju oluwa satani si duro le owo otun re lati koju ija si lati koju ija si oluwa si wi fun satani pe oluwa ba wi iwo satani ani oluwa ti o ti yan Jerusalem o ba wi igi na ko eyi ti a mu kuro ninu ina eyi ni fun awon baba igbagbo eyan ara gbogbo won dojuko ina won dojuko idimolu pe ko olorun ko di won mu a o gbadura ko fun won ni ogbon lati di ikoni oro olorun mu ati ore ofe fun iwa mimo fun ara won ati ijo won a o gbadura pe ko olorun ko fi fun won ko si fun won ni ikaanu to jin to gboro fun orun rere pe bo ti so iran won di otun fun ikede rere lona to lagbara je ka gbadura fun awon baba igbagbo yi olorun ti yan won o ti pe won o ti yan won sise o yan won sise o si ran won lo sinu ise je gbadura pe ko luwa pa won mo dopin loruko jesu won o ni boju wa yi won o ni so gbagbo nu Oluwa yóò tún ìran wọn ṣe pẹ̀lú ìkéde ìrere lọ́nà ọ̀tún tó jẹ́ ojúlówó yóò fún wọn ní àánú àtòkè wa àwọn tó dà pé wọ́n bojú wẹ̀ pé kí àánú ọlọ́run kó borí kí ó sì dá àwọn tí wọ́n ti yẹ̀gẹ̀rẹ̀ kó dá wọn padà bọ̀ sípò nígbà tí ẹsẹ̀ bá ti yẹ̀ ẹ mọ̀ orí náà lọ nìyẹn torí náà ó gbàdúrà pé bàbá àwọn olùdásílẹ̀ ìjọ wọ̀nyí wọn ò ní yẹ̀gẹ̀rẹ̀ kúrò nínú ìgbàgbọ́ wọn dúró nínú òtítọ́ wọn ò ní yí ọ̀rọ̀ ìgbàgbọ́ yẹn ṣùgbọ́n wọn ó dúró wọn ó pa ọ̀rọ̀ ọlọ́run yìí mọ́ lápòtán ó gbàdúrà lálẹ́ yìí pé lálẹ́ yìí ìmọ́lẹ̀ ìrere yóò tọ̀rọ koṣo níbi tí àti ní gbogbo ibi tí a wà tá a ti sopọ̀ mọ́ ètò yìí a ó gbàdúrà pé ìmọ́lẹ̀ yóò tàn sínú ọkàn àwọn ẹlẹ́ṣẹ̀ lálẹ́ yìí a ó béèrè pé agbára jíǹde yóò ṣiṣẹ́ lọ́nà tó ga gẹ́gẹ́ bí ó ti ṣe ní ọjọ́ pentikọsì iná ìmọ́lẹ̀ tó tàn látòkè tó tàn sínú ọkàn sọ́ọ̀lù tí a sì sọ ọ́dọ̀tún tí ó wà bákan náà mọ̀ pé ìmọ́lẹ̀ iná yóò tàn látòkè sínú ọkàn gbogbo ẹlẹ́ṣẹ̀ tó wà níbi àti ní gbogbo lálẹ́ lórúkọ jésù àti wípé ìyípadà tó ṣe gbòógì tó ṣe kókó yóò wà lálẹ́ yìí ìyẹn ni ìdánilójú wa ìyẹn ni ìrètí wa ìyẹn ni àdúrà àti ìfẹ́ ọkàn wa ohun tá ó sì gbà gan nìyẹn ní orúkọ jésù pé lálẹ́ yìí ẹ jẹ́ gbàdúrà wípé ọ̀rọ̀ àpáàdì yóò pàdánù àwọn ènìyàn àwọn ìgbèkùn lọ́wọ́ sátani yóò gba òmìnira òmìnira ìdáǹde yóò wà fún gbogbo ènìyàn
ibi yi yo jẹ ilẹ dande yo jẹ agbegbe dande dande kuro lọwọ ẹṣẹ ni oruko Jesu ni agbadura baba wa dupe lọwọ ya fi buku fun yin fun ijo looto yin adupe nitori pe eyin le n gbadura ati kepe yin ese ti da wa lohun pe ki oruko yin da yin logo loruko Jesu agbadura gbogbo n ta ti bere lale yi ka fi edide eje Jesu di loruko Jesu awon eyan yoo si ni eri ati ajoyo amọ pe ti da adura wa ṣe baba fun idahun adura si yin nikan ni ogo wa fun ni oruko Jesu ni agbadura ame ame ko lo abokan yin eya ara ame to so bi awa aki gbogbo yin kaabo si ojo kerin isoji kari aye yi pelu kumu yi Oluwa ti n bukun wa latojo akoko loni ibukun wa yo to ga jojo eyi ni ojo kerin a si ni awon adari wa kan lati oniru awon ijo ti won wa nbi pelu wa a mo pe gbogbo wa la se pataki so pe mo se pataki ninu ijoba olorun o je eni nla mo ni ni ijoba olorun eni nla lemi na je oluwa bukun o ni oruko Jesu Kristi mo ni lati fi to yin leti pe baba wa ninu oluwa olùdásílẹ̀ ìsọjí kárí ayé pẹ̀lú kúmú yìí wọ́n wà ní ìdókòó tá a ti kún wọn pẹ̀lú agbára ẹ káàbọ̀ sá màmá wa nínú olúwa màmá alátìlẹyìn màmá ẹsà kúmú yìí àwọn náà wà nílé ẹ káàbọ̀ mà ẹ ṣe mà a ní àwọn olùsọ àgùntàn àti ìyáàfin na fadélé láti cac ẹkùn ọ̀tà ẹkáàbọ̀ cape elder brother daniel ti marvelous parish ẹkáàbọ̀ sá olùsọ àgùntàn adéjùmọ̀ káyọ̀dé igbákejì akọ̀wé pfn ní ọ̀tà ẹ̀káàbọ̀ reverend dr ubaka francis ìyẹn ni adarí provist ìpínlẹ̀ yìí náà káàbọ̀ olùsọ àgùntàn àti ìyáàfin akínṣọlá fọláṣadé láti redeemed christian church tìjọ ọ̀tà ẹ̀káàbọ̀ olùsọ àgùntàn àti ìyáàfin mọ́gàjí esther assembly of redeemed church ọ̀tà ẹ̀yìn náà káàbọ̀ dike malọmọ adédèrán redeemed church of god ọ̀tà evangelist samuel tọ́nàṣe olùdásílẹ̀ marvelous parish ọ̀tà senior leader ajayi marvelous parish àwọn lakọ̀wé ẹ̀yin náà gbogbo ilẹ̀ káàbọ̀ lórúkọ jésù a ní àwọn olùsọ àgùntàn wa àti àwọn adarí wa ní ẹkùn gúúsù gbogbo wọn ni wọ́n wà ní láti ìjọ dípàlà gbogbo ilẹ̀ kíkàbọ̀ lórúkọ jésù àti àwọn màmá wa àwọn adarí àwọn obìnrin ní ìpínlẹ̀ ní gbogbo àwọn ẹkùn gúúsù gbogbo yín ni gbogbo ni wọ́n jókòó ẹ káàbọ̀ mà ẹyin olúwa lógo nípa orí ọ̀fẹ́ ọlọ́run ìjọsìn ọjọ́ ìsinmi kárí ayé yóò wà mí lọ́la yóò jẹ́ ti gbogbo àwọn ìjọ lápapọ̀ ní aago méje òwúrọ̀ a ó máa retí wa ìyẹn ni ní ilẹ̀ ìsọjí a ó wà pàdé olúwa olúwa yóò sì ṣe ìyanu nínú ayé wa lórúkọ jésù kìí ṣe bẹ́ẹ̀ nìkan ní ìrọ̀lẹ́ lọ́la ìrọ̀lẹ́ ọ̀la ìyẹn ni
àṣekágbá pátápátá ó gbọ́dọ̀ pàdánù yẹn. Mo fẹ́ àwọn ẹ̀bẹ̀ sí ọ pé lálẹ́ yìí lẹ́ẹ̀rin alẹ́ yìí àti ìjọsìn rọ̀ la rí dájú pé o wá ẹnìkan nítorí pé yóò jẹ́ ọjọ́ tí ó gbẹ̀yìn nínú ìsọjí kárí ayé yìí yóò sì jẹ́ ìyanu. Òní yóò ga yóò tún ga jọjọ lọ́la ohun tuntun tó ga yóò ṣẹlẹ̀. Mo sì gba Ọlọ́run gbọ́ pẹ̀lú rẹ àti fún ọ pé bó ti wá o ní wà bákan náà mọ́ lórúkọ Jésù. Èmi ò ní wà bákan náà lórúkọ Jésù. Ní ọjọ́ kẹfà oṣù kẹsàn-án tó wà níwájú wa yìí lọ́jọ́ ìsinmi àkọ́kọ́ lóṣù kẹsàn-án ìpàdé àwọn ojú tuntun àwọn tó ṣẹ̀ṣẹ̀ ní ìyípadà nínú ìsọjí yìí láti ọjọ́ rú ọjọ́ àlàmísì ọjọ́ ẹtì ọjọ́ sátidé àti ọ̀la gbogbo wọn ó wá papọ̀ sí Deeper Bible Church ní ìlú Àwẹ̀là Road ní ọ̀nà Tollgate ní ọ̀tà ìyẹn ni fún àwọn tó wà lọ́tà. Gbogbo àwọn rígíọ́nì tó sì kù yóò jẹ́ ní Deeper Bible Church ní Ogun West àti ní àwọn ìjọ Deeper Life káàkiri àgbáyé. Àwọn adarí wa yóò darí wa wá sì tọ́ wa sọ́nà bí ó ti tọ́. Ṣùgbọ́n ìpàdé àwọn tó ṣẹ̀ṣẹ̀ ní ìyípadà ọkàn yóò wáyé ní àwọn orílẹ̀-èdè àti jákèjádò ní oṣù kẹsàn-án ọdún 2026. Àwọn olùṣọ́ àgùntàn wa yóò máa retí wa ní gbogbo àwọn ìsọ̀rọ̀ ẹkọ àti rígíọ́nì àti ìpínlẹ̀ àti àwọn orílẹ̀-èdè àti gbogbo àgbáyé. Torí náà yóò jẹ́ ìyanu rí dájú pé gbogbo àwọn tó ṣẹ̀ṣẹ̀ ní ìyípadà ọkàn ni wọ́n wà ńbẹ̀. Ohun kan tó sì jẹ́ àrà ọ̀tọ̀ tó jẹ́ ìyanu yóò ṣẹlẹ̀ nínú ayé wa. Lálẹ́ yìí máa retí òun ńlá. Kí ló tó ń retí o? Yóò jẹ́ ìyanu nínú ayé rẹ ní pàtó lórúkọ Jésù. Àmì àti àmì. Kí Olúwa kó bùkún yín ẹ ṣe bẹ́ẹ̀ tí ń tẹ́tí lélẹ̀.

ẹ̀yin olúwa lógo. Ṣé ẹ wà ńbẹ́ ẹ̀yin olúwa lógo? Àkókò ẹ̀rí la wà báyìí. Àkókò ẹ̀rí ni àkókò láti kéde títóbi àti oore Ọlọ́run láàrin àwọn ènìyàn rẹ̀. Orin Dáfídì kẹtàdínláàádọ́fà wípé ó fi ọpẹ́ fún Olúwa nítorí tí àánú rẹ̀ dúró láéláé. Jẹ́ kí àwọn ẹni rà padà Olúwa kí ó sọ bẹ́ẹ̀ tá a ti rà padà. Lálẹ́ yìí a fẹ́ tẹ́tí sí ẹ̀rí kan sí oore Ọlọ́run. Ẹ̀yin Olúwa, ẹ̀yin ìjọ. Dókítà Sókànlálé kan ló ń sọ̀rọ̀ ní pẹ̀lú wọn ni Ìyáàfin Florence Okafor wà ńbẹ̀ àti ọkọ wọn tó dúró lẹ́gbẹ̀ẹ́ wọn ìyẹn ni Mr. Sunday Okafor. Ẹ jẹ́ ká tẹ́tí sí ẹ̀rí wọn. Ẹ̀yin Olúwa lógo. Ẹ̀yin Olúwa Jésù lógo. Orúkọ wọn ni Mr. Sunday Okafor. Wọ́n dúró níwájú ìjọ ńlá yìí láti ṣàlàyé ohun tí Ọlọ́run ṣe nínú ayé wọn, ohun tí Ọlọ́run ṣe nínú ayé ìyàwó wọn. Ó bẹ̀rẹ̀ ní ọdún 2009 bó tilẹ̀ pé wọ́n gbéyàwó lọ́dún 1999. Láti ìgbà tí wọ́n ti ṣègbéyàwó ni wọ́n ti ń gbé lálàáfíà. Kò sẹ́nì kankan tó láàrin wọn kọjá ìgbéyàwó aláyọ̀ ni wọ́n ṣe títí di ọdún 2009 nígbà tí èṣù tó wọlé ó wá lù wọ́n pẹ̀lú ẹ̀mí ìsíwí lójijì. Ó kọ̀pọ̀n pàdánù làákàyè wọn ni láti ìgbà náà ni wọ́n ti ń lọ káàkiri láti ibùkan sí ibì mìíràn. Gbogbo ibi tán bá sáà ti náwó sí ni wọ́n ń gbé ìyàwó wọn lọ láti rí pé ó dára fún un ṣùgbọ́n gbogbo rẹ̀ ló já sí pàbó. Wọ́n lọ sí ọ̀pọ̀lọpọ̀ ilé ìwòsàn, wọ́n lọ sí ọ̀dọ̀ àwọn tí wọ́n ń wo wèrè, wọ́n tẹ̀ lọ sóṣòdì, ọ̀pọ̀lọpọ̀ ìjọ ni wọ́n lọ. Gbogbo rẹ̀ náà sán ló já sí. Wọ́n wá pàdánù gbogbo tí wọ́n ti ṣe làálàá lé lórí láyé láti rí pé ìyàwó wọn lólùfẹ́ wọn lálàáfíà. Wọ́n ní gbogbo tán kójọ ni wọ́n ti pàdánù rẹ̀. Wọ́n pàdánù àwọn kan sí alábà gbogbo ọjà wọn ṣọ́ọ̀bù wọn ní trade fair. Ilẹ̀ tí wọ́n ní níbà wọ́n pàdánù yẹn náà. Wọ́n pàdánù ọkọ̀ wọn gbogbo tán tà nìyẹn. Wọ́n lọ òun nìkan ni wọ́n ń tọ́jú àwọn. Nígbà tán pàdánù gbogbo nǹkan yìí ni ìpòrúru ọkàn wá dé bá wọn. Wọ́n wá pé jẹ́ kán máa tọ́jú àwọn ọmọ nígbà mìíràn. Tó bá wá àwọn ọmọ yá tó tọ́jú wọn gbogbo tó bá nílò nígbà tán bá wálé nìyẹn. Ṣùgbọ́n gbò bá tún yá tó máa lọ máa tọrọ káàkiri nígbà mìíràn á fi lé sílẹ̀. Nígbà míì tó bá tún padà wá bóyá ọjọ́ méje ọjọ́ mẹ́ta tàbí lẹ́yìn wákàtí kan bẹ́ẹ̀ ni wọ́n ṣà ń faradà. Èyí lohun tó mú wọn wá síbí lónìí. Wọ́n fi lé sílẹ̀ ní nǹkan bí oṣù mẹ́rin sẹ́yìn. Wọ́n wá wá wọn káàkiri wọn ò rí wọn. Wọ́n lọ sí ọ̀pọ̀lọpọ̀ ibi kò sí nǹkan kan tán rí. Ọ̀sẹ̀ méjì sẹ́yìn ọjọ́ sí méjì obìnrin kan wá pàdé wọn nínú ìjọ wá ní olùṣọ́gun. Wọ́n ní ẹnìkan wọ́n ní wọ́n rí ìyàwó wọn ní ìpínlẹ̀ Ògùn wá ní bó ló ṣe jẹ́ bẹ́ẹ̀ láti àgbárá lọ sí Ògùn. Wọ́n ní bó ló ṣe jẹ́ báwo ná ṣe débẹ̀. Wọ́n wá ló dá lẹ́yìn ìjọsìn ẹ jẹ́ kó obìnrin yẹn darí wọn síbi tí wọ́n wà kí wọ́n bẹ̀rẹ̀ sí wá wọn lọ. Bí Ọlọ́run ó ṣe ṣiṣẹ́ rárákùnrin àti arábìnrin kí ìjọsìn yẹn ó tó parí wọ́n wà nínú ilé lẹ́nìkan wá pè wọ́n pé àwọn kan wá yí o. Bọ́n ṣe ń jáde ẹ̀yin arákùnrin àti arábìnrin. Ọlọ́run wa tá ń sìn yìí mo máa jẹ́ olórí ọ̀fẹ́ o. Ó jẹ́ bàbá aláàánú tó bẹ́ẹ̀. Bọ́n ṣe ń jáde ọ̀dọ́kùnrin ìjáde láti inú ọkọ̀ ó wá.

wọn ti ẹ mọ ọfẹ rí ẹnìkan kan àtàwọn àti àwọn ọmọ ńgbà míì tán bá fi lélẹ̀ wá lọ lọ́jọ́ mẹ́ta ńgbà mìíràn wá rí wọn lókòkò wá bọ́lẹ̀ nínú ọkọ̀ wọ́n sáà fẹ́ fi ìfẹ́ hàn sí ìyàwó wọn kán tún mo padà lọlé wọ́n wá lọ síbi tán dúró sí wọ́n ní wọn ṣe bẹ́ẹ̀ pé wọn ò mọ̀ wọ́n rí wọ́n ní wọ́n fẹ́ bá wọn sọ wọ́n ní mi ò mọ̀ rí o ńgbà míì ó tiẹ̀ dá wàhálà tí àwọn ènìyàn tẹ̀ péjọ wọn ò tiẹ̀ fẹ́ rí wọn sójú rárá ńpo wá yá ìṣe ni wọ́n dàbí ajínigbé lójú àwọn ènìyàn ohun tó sì léwu lórílẹ̀-èdè wọ́n ní ṣe ló dàbí pé wọ́n fẹ́ jí wọn gbé lójú àwọn ènìyàn ṣùgbọ́n ohun tó kó wọn yọ ni pé àwọn ìwé tí wọ́n ní lọ́wọ́ láti máa gbé wọn lọ ilé ìwòsàn káàkiri ló kó wọn yọ bóyá wọn ọba ti sọ òkúta pa wọ́n láti nígbà tó ń gbìyànjú àti kó àti dóòlà ẹ̀mí wọn pé wọ́n láwọn ò mọ ohun tó ṣẹlẹ̀ gan ṣùgbọ́n ohun tó ṣàmọ̀ ni wípé pé ìyípadà kan tó jẹ́ yanu ó ṣẹlẹ̀ wọ́n wá lè dá wọn mọ̀ wọ́n lè bá wọn sọ̀rọ̀ wọ́n lè bá àwọn ọmọ sọ̀rọ̀ wọ́n wá ra nǹkan fún wọn wá gbà á ńgbà tó bá wọlé wá ní ẹ̀ka àbọ̀ kí ọlọ́run olódùmarè kó di àyè lógo kí ọlọ́run di àyè lógo ẹ̀yin jésù olúwa hallelujah. A fi ìbùkún fórúkọ olúwa fún arábìnrin Florence Okafor ọjọ́ 16 oṣù kẹjọ ni wọ́n wà ní ìjọ ní Deeper Life lójú òré wọ́n wà lọ́jọ́ ìjọsìn wọn lọ́jọ́ ìsinmi bí ìjọsìn ṣe ń lọ lọ́wọ́ ni wọ́n wá wọlé ó sì dájú wípé wọ́n ní àrùn ọpọlọ arábìnrin wá bá wọn sọ̀rọ̀ àwọn màmá wa fọ́sọmí wá bá àwọn náà sọ̀rọ̀ wọ́n wá ní kán jókòó torí pé wọ́n dùbúlẹ̀ ní sílẹ̀ lẹ̀ ń pò wá yá lẹ́yìn ìjọsìn wọ́n wá ṣe ètò ìpolongo wọ́n wá jáde nípò wá yá ó tẹ̀lé wọn wọ́n bá wọn lọ fún nǹkan bí wákàtí méjì mẹ́ta tó ń ṣe ìpolongo wọ́n tó padà pẹ̀lú wọn sínú ìjọ lẹ́yìn tí wọ́n ti parí àdúrà wọ́n wá rí bẹ́ẹ̀ ni pé ó ní ìgbàgbọ́ fún ìwòsàn àwa ní kán kúnlẹ̀ wọ́n wá kúnlẹ̀ wọ́n wá gbàdúrà fún wọn lójijì ìsinwi yẹn pòórá hallelujah nípò wáyá àwọn arábìnrin wá gbà kóso wọ́n wá pààrọ̀ aṣọ wọn wá mú wọn lọ sí ilé ìyẹn lẹ́rí tẹ́ ń gbọ́ lónìí o. Ẹ̀yin olúwa lógo ohun tí wọ́n ṣàlàyé yìí òun ni wọ́n ti pe èdè rẹ̀ pé ńgbà tí àrùn ọpọlọ bá wà lórí tí ó máa mú kéèyàn máa rin bọ̀rọ̀ káàkiri nítorí ọ̀fẹ́ ọlọ́run wọ́n wà ń bí pẹ̀lú wa wọ́n ti ní ìwòsàn wọ́n sì ti ní ìwòsàn pátápátá ẹ jẹ́ ká dánwò wò ká béèrè ìbéèrè lọ́wọ́ wọn báyìí. Kí ló orúkọ yín? Florence Agbede lórúkọ wọn. Talẹ̀ tó dúró lẹ́gbẹ̀ẹ́ yín? Sunday Okafor bọ́ ló jẹ́ sí yín? Wọ́n ní wọ́n dàbí pé wọ́n ṣègbéyàwó papọ̀. Wọ́n ní kó di ọkọ̀ wọn mú ẹ̀kẹ́ alóníyà. Ẹ̀yin olúwa lógo. Oníkẹ́ ẹ̀yin olúwa lógo. Ohun tó ọlọ́run ti ṣe fún wọn yóò ṣe fẹ́yìn náà. Yanu. A mú iṣẹ́ ìránṣẹ́ àwọn akọrin láti àwọn orílẹ̀-èdè àwọn ìpínlẹ̀ wá jákèjádò ayé.

0: Ecke Halleluja.
1: Halleluja.
0: Ecke Halleluja. Ẹjẹ́ ká pàtẹ́wọ́ fún Jésù. Àmì. Mo kà á sí àǹfààní tó ga lọ́lá láti sọ fún mi láti wà lórí àga láyé. Láti wà bí lálẹ́ yìí láti sọ pé ẹ̀lẹ́ ń bẹ̀rẹ̀ sí gbogbo ènìyàn àmì. Ká tó jókòó, mo gbàgbọ́ pé Ọlọ́run mú wa padà sí pa ọ̀nà ìsọjí Bíbélì. Ìyẹn nígbà tí ẹ̀kọ́ Bíbélì bẹ̀rẹ̀. Ó sì iyè púpọ̀ ló wà nínú rẹ̀ nígbà náà. Mo pọ́ láwọn wà nú ẹgbẹ́ àwọn ènìyàn láéláé ìgbà náà àmì. Wọ́n ní lónìí ẹnu yà wọ́n pẹ̀lú okun ìfàmì òróró yàn àti ipá ti gbogbo ọdún yìí kí Olúwa kó di ààyè lógo. Wọ́n ní wọ́n mọ wọn ò ní kankan tó yẹ kán ṣe ju pé kán wà ń bí nítorí pé ẹni ọlá yẹ là á fi ọlá fún. Wọ́n ní ohun tó ń darí yìí ti nípá lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn jákèjádò ayé. Wọ́n ní ní ọdún 1977 wọ́n rí ìwàásù kan ọ̀rọ̀ àpáàdé dájú. Wọ́n nígbà tí wọ́n ka ìwé ìfihàn pé ọ̀rọ̀ àpáàdé dájú gan-an pé ipa rẹ̀ ó sì ń tẹ̀síwájú pé oore ọ̀fẹ́ yìí kó tẹ̀síwájú ní ayé yín ní orúkọ Jésù. Bẹ́ẹ̀ bá ń retí ìkankan tó ga lálẹ́ yìí nínú ilẹ̀ ìsọjú yìí ẹgbọ́wọ́ yín méjì sókè kẹ́ dúpẹ́ fún ohun èlò ìfàmì ròyàn tá a ti pè sílẹ̀ fún ètò ńláńlá yìí kẹ́ a sì máa retí ohun tá à ń fẹ́ ní orúkọ Jésù. Ẹ ṣeun bàbá. Ní orúkọ Jésù ni àgbàdúrà. Ẹ jọ̀wọ́ pàtẹ́wọ́ ńlá fún Jésù kẹ́ ẹ sì jókòó. Fún wákàtí tí wọ́n ní níbí, wọ́n láwọn fẹ́ sọ̀rọ̀ lórí kókó kan tó ṣe pàtàkì, àwa ó ti ṣe làá. Bí àwa kò bá ná ní irú ìgbàlà lábẹ́ èyí. Ìyẹn ní ìpìlẹ̀ ìgbé ayé ìjọba náà. Níbẹ̀ ló ń gbogbo ti ṣàn jáde wá. Àwa ó ti ṣe làá. Bí àwa kò bá ná ní irú ìgbàlà lábẹ́ èyí. Ní bẹ̀rù orí kejì ẹsẹ̀ ìkẹta. Àwọ̀ ti ṣe là bí a kò bá ná irú ìgbàlà lábẹ́ èyí. Èyí tá a ti tètè kọ́bẹ̀rẹ̀ sí sọ fún wa tá a sì fi múlẹ̀ fún wa láti ọ̀dọ̀ àwọn ẹni tó gbọ́. A gbọ́dọ̀ tó máa pe ara wa sí àkíyèsí ohun tó túmọ̀ sí látẹ̀yìn wá láti nígbàlà. Báwo ni mo ṣe mọ̀ pé mo ti nígbàlà? Báwo ni mo ṣe mọ̀ pé mo sì wà nínú ìgbàgbọ́? Ìgbàlà kìí ṣe ọ̀rọ̀ ìmọ̀ ọpọlọ ìrírí ni kìí ṣe àbá. Pé gbogbo èèyàn tó péjọpọ̀ síbí lálẹ́ yìí tí wọ́n ti ní ìgbàlà Ọlọ́run nínú ayé wọn wọ́n gbọ́dọ̀ ní lálẹ́ yìí. Àwọn tí ò tíì ní wọ́n á ní ìgbàlà yẹn lálẹ́ yìí. Ṣùgbọ́n a sọ fún wa nínú ìwé mọ́ pé bóyá wà nínú ìgbàgbọ́ nínú Kọ́rìntì kejì orí kẹtàlá ẹsẹ̀ ìkarùn-ún lẹ́yìn kò mọ̀. Ẹ máa wádìí ara yín bí ẹ̀yin bá wà nínú ìgbàgbọ́ àbí bẹ́ẹ̀ kọ́ àyàfi bí ẹ̀yin bá jẹ́ àwọn tí a tanù. Ìyẹn ni pé tó o bá ló mọ̀ pé Kristi wà nínú rẹ ò lè sọ bẹ́ẹ̀. O lè ní Jésù kó mọ́ mọ̀. o le ma ko ma siye meji mole ninu okokun nigba ti okokun ba wa nigba ti mole ba wa nu le yo daju saka a o le ni mole yen ninu wa ka mamo igbala o je iriri to se gbogi ki se oro itan ki se oro boya ola awon nigbala lodun lani odun 15 ola awon mo ni February odun 1969 lo fa ye won fun Jesu ki se pe won ro be won ni won mo to sele na aye won oni lale yi won ko fe ba wa so awon eri bibeli die nipa igbala ni pe enikan le yara re o ki o si pa aye re mo ninu Kristi o se koko tori pe olubori gbogbo iriri ninu Kristi gan ni orun rere ebi o se je ipile pe ohun lo pa wa mo ni aye raye ninu Galatia ori karo ese keji le logun 522 ani eso emi mesan ta ka nibe ti a ma n pe ni awon eso isodo to ba ti nigbala awon awon wonyi ni awon eso igbe aye toto pe ato obi won wa nbe ati gbe won sibe ni irapada meta akoko ni ife ayo ati alafia ibere nbo ni ife re fun Jesu wa ngba to so pe onigbala ife wa fun Jesu o ma wa laye ni igbala ife wa fun olorun ki se ife fun awon kan aye ki se ife fun ipo tabi igbadumo ki ife wa fun olorun lo ma nje akoko ngba ta ba nigbala ohun kan wa ta si n pe ni ayo igbala ngba to ba nigbala o ma n wa laaye ninu re ngba to ba nigbala ngba ti Kristi ba wole ohun ni omo alade alafia alafia olorun to ju gbogbo imo lo o so bi to ti wa osugbon lohun o ma n wa ninu okan re jowo mo igbala o je ebun to se koko latodo olorun ohun to si se ni pe yo mu wa ni igbe aye tuntun bi enikeni ba wa nu Kristo o di eda tuntun atijo ti koja lo ki ese ohun gbogbo di tuntun o tun ni ipamora ta n pe ni iwa pele isoro igbagbo o ni ofin kan ko lodi si nkan wonyi wonyi ni iwa tutu ikora ni nijanu ofin kan ko lodi si wonyi awon ni awon eso amirapada ta gbodo ma wo lemolemo se gbe mo se wa ninu igbagbo abi mo ti jade kuro ninu igbagbo ninu Rome ori kerinla ese iketadiniogun ari oro yi ta ko sibe o ni nitori ijoba olorun ki se jije ati mimu bi ko se ododo ati alafia ati ayo ninu emi mimo nipa ta ba lo sinu efeso ri karun ese ikesan o tun fun wa ni awon eso yi nibe nitori eso emi wa ni ti isoro gbogbo ati ododo ati otito ẹnìkan ò lè wà nínú ìgbàgbọ́ kó mọ́ mọ̀ ẹnìkan ò lè wà nínú ìgbàgbọ́ kó mọ́ mọ̀ wọ́n ní lọ́mọ ọdún mọ́kàndínlógún wọ́n bára wọn lábúlé nínú iṣẹ́ kékeré kan wọ́n wá bèrè pé ìjọ wọn ló wà bí wọ́n ní kò sí kátólíìkì wọ́n ní kò sí wọ́n wá kúnlẹ̀ sí wọn ní jésù wọ́n mi ọmọ ọdún mọ́kàndínlógún ni mo wà mi ò bá abúlé ìbí mo ṣe fi sílẹ̀ mi o fe fi bi yi sile bi mo se ba sugbon nipo lo fe lorun ki won to ku nbe won fi ijo lole nbe ami ninu okan won ni won ti ro won si se won wa lowo jade lo won wa lowo oparo ati mo won fo won ni atupa won la atupa to mu wa sabule wa iko mu lo ti gbogbo aye lomodun mokandilogun atupa yen won fe fina si tori pe aso tele ni pe atupa yi to wa laye ka lu wa yo lo ka kiri gbogbo aye pato won fun Jesu atupa yen wa nbe won so mi so agutan won wa sise iranse rara o won wa fi ijo yen fun iranse olorun kan to wa sise na wa kuro o le ni gbala lai si ife olorun to han gbangba nu aye re o le ni gbala lai si ayo olorun to fara nu aye re ati ayo igbala alaafia olorun yo yeju re jise awon kan to ga yo wa je iwa re adura mi ni pe a o de orun rere papo e je n bere bere kan te ba gba mi laye eyin melo le gbagbo po orun rere wa eyin melo lo gbagbo po orun rere wa eyin melo na lo tun mo wi pe amuye wa lati debe tori na ki se oro boya se mo gbagbo po orun rere wa eredi se mo tun mo pe awon amuye wa lati debe eyin ni pe o gbodo sopo mo awon amuye na ki se nipa ipa tabi agbara a le beere fun ore ofe lati gbe ni orun lati gbe ni orun rere igbe aye to ye fun rere ko si soro o to ni lati se ko soro rara ngba ti odo ba nipa bawo ni odo mokunrin yo se mu ona re mo nipa ikiyesi oro re oro re ni mo pa mo le okan mi kemi ko ma ba se si o ke a le wo mo nipa oro olorun ko sani to le fe mo ni danu ara re o gbodo we ni a gbodo mo papo wi pe a ni lati wẹ ìwẹ ti ẹmí nínú ayé láti gbé ìgbé ayé tó wu ọlọ́run àdúrà mi lẹ́ẹ̀kan sí i ni pé olúkúlùkù wa gbogbo wa nínú ìgbàgbọ́ lónìí a ó dọ́rùn rere a ó dọ́rùn rere ìròyìn ayọ̀ náà ni pé kò kọ̀ wá láti fún wa ní iyè lórílẹ̀‐èdè wa ṣùgbọ́n ó fún wa ní iyè lọ́pọ̀lọpọ̀ ó borí gbogbo àwọn kan tó kù bíbélì wípé ó fún wa lóhun gbogbo tó ní ṣe pẹ̀lú iyè àti ìwà òdodo nínú ẹ̀mí mímọ́ ẹ jẹ́ ká tẹ̀síwájú ní ìfaraẹnijìn wa sí jésù ká farawa jì fún iṣẹ́ rẹ̀ a ó sì yẹ fọ́rùn rere nígbàkúgbà tí ìpè bá dó alẹ́ yẹ àṣálẹ́ láni fún wa fún olúkúlùkù wa wàá rí i tó tí ì rí tẹ́lẹ̀ ọlọ́run yóò fara hàn láàrin wa lálẹ́ yìí orúkọ rẹ̀ yóò sì di ààyè lógo torí náà dìde dúró lórí ìgbàgbọ́ rẹ kó o fi ìyìn fọlọ́run kó o pàtẹ́wọ́ fún jésù gbogbo wa ó wàá gbàdúrà báyìí láti pé orí ọ̀fẹ́ láti gbé ìgbé ayé tó yẹ fọ́rùn rere wàá gbàdúrà pé ìdánwò wàá wá ìwé mímọ́ wàá gbé ìgbé ayé mímọ́ kò sí ohun tí ó wà tó níye lórí láyé tó jọ́fẹ́ gbogbo ohun tó bá níye lórí ni wàá san iye rẹ̀ ọ̀run rere ó níye lórí gan-an ó sì ṣe pàtàkì láti gbé ìgbésẹ̀ ká bá lè débẹ̀ jẹ́ ká gbé owó wa sókè ká sì béèrè fún oore ọ̀fẹ́ kò tó láti bẹ̀rẹ̀ ṣùgbọ́n láti tẹ̀síwájú ká sì tẹ̀síwájú ní oréje náà gbọ́wọ́ rẹ sókè kó béèrè fún oore ọ̀fẹ́ olúwa mo nílò oore ọ̀fẹ́ rẹ láti dúró títí dópin láti dúró títí dópin nínú ìrìn mi pẹ̀lú rẹ. Mo nílò oore ọ̀fẹ́ láti rìn tó yẹ pẹ̀lú rẹ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ rẹ. O ṣeun Jésù, ní orúkọ Jésù tó ṣe bí eke. Hallelujah.

mami.

bondage, sorrow.

salvation.

victory of your life and mine is won tonight.

ohun gbogbo ni ṣíṣe. Àníní ní àṣálẹ́ yìí mo gbàdúrà pé ẹ ó ṣí àwọn fèrèsé àti ilẹ̀kùn ọ̀run. Olúwa, mo sì ń gbàdúrà agbára. Ẹ ó tú ìbùkún yín jáde sórí ayé olúkúlùkù àwọn èèyàn yín ní yìí níbi tí ìsọjí wà àti lórí ẹ̀rọ ayélujára àti ibi gbogbo tí a ti ní àsopọ̀ ní orúkọ Jésù. Ẹ dé ẹni àyìn lógonú ayé olúkúlùkù, ẹ ṣe torí a mọ̀ wípé ẹ ti dáhùn àdúrà. A ó rí ìfarahàn rẹ̀ nínú ayé olúkúlùkù ní orúkọ Jésù ní àgbàdúrà. Kí Olúwa kí ó bùkún yín, àmì yín dára. Ẹ lè fún wa ní àmì mìíràn tó dára jù bẹ́ẹ̀ lọ. Ẹ ṣe púpọ̀, ẹ lè jókòó báyìí. A tún wà papọ̀ lẹ́ẹ̀kan sí lóye pé a ń la ìkọ́ni kan kọjá nípa ìsọdọ̀tun ológo nípasẹ̀ Kristi. Mo sọ fún ọ ní ìsọdọ̀tun yìí, ó ní alábala jàbala àti olójú à ń wo gbígba àwọn irúgbìn ńlá àti ìbùkún Ọlọ́run sínú ayé rẹ. Irúgbìn ńlá àti ìbùkún Ọlọ́run, o mọ̀, nígbà kan o ti sú àwọn èso yẹn, o wà pàtó láti lọ gbìn síbòmíràn. Bó o ti ń wo Bíbélì, o rí bí Ọlọ́run bó ṣe ń furúgbìn, bó ṣe ń fi ìbùkún sínú ayé olúkúlùkù ènìyàn. Ó wá sínú májẹ̀mú tuntun, àwọn ènìyàn inú májẹ̀mú tuntun, wọ́n ní ju ohun tí wọ́n ń retí rẹ̀ àti fífúrúgbìn ìbùkún Ọlọ́run nípa ọ̀rọ̀ náà sínú ayé wọn. Ní ọjọ́ Pentecost sì wá dé, ìfúrúgbìn ìbùkún Ọlọ́run inú ayé àwọn èèyàn tẹ̀síwájú. Ó wá sọ wípé lẹ́yìn náà, ní ìgbà ìkẹyìn, ní ọjọ́ ìkẹyìn, ìsọjí tó lágbára yóò wáyé. Fífúrúgbìn ti ìgbà ìkẹyìn yìí yóò wá ga, yóò wá fẹ̀, yóò sì gbòòrò, yóò sì dọ́dọ̀ olúkúlùkù gbogbo ẹran ara. Ó pẹ́ ni fún Ọlọ́run wà níbẹ̀ ní àṣálẹ́ yìí, a ó gbìn sínú ayé rẹ. Gbígba àwọn irúgbìn ńlá àti ìbùkún Ọlọ́run sínú ayé tani, sínú ayé rẹ, ó rí gbà, yóò sì jẹ́ ogún ìní rẹ. Jeremiah orí ìkíní, mo kà láti ẹsẹ̀ kẹwàá. Wò ó, ní òní yìí ni mo ti fi ọ́ ṣe olórí àwọn orílẹ̀-èdè àti olórí ìjọba wọn ni láti fàtú. Ṣàkíyèsí èyí, ó kọ́kọ́ fàtú nínú fífúrúgbìn ilẹ̀ náà. Fífàtú gbọ́dọ̀ kọ́kọ́ wà. Ó wó palẹ̀, ó parun, ó wó lulẹ̀ báyìí o. Lẹ́yìn èyí, ó wà kọ́, ó sì gbìn. Gbogbo àwọn tó ń kọ́lé ló sọ fún ọ pé àwọn gbọ́dọ̀ kọ́kọ́ fi ìpìlẹ̀ sọlẹ̀, wọ́n á gbẹ́lẹ̀, wọ́n á kó gbogbo àwọn ìdọ̀tí tó wà bẹ̀ jáde. Gbogbo afúrúgbìn yóò sọ fún ọ pé àwọn gbọ́dọ̀ kọ́kọ́ sọ oko, wọ́n á fa àwọn igi tu tí kò yẹ kó wà níbẹ̀ kí ó ba lè jẹ́ wípé wọ́n á lè fúrúgbìn. Olúwa sì ń lo èyí gẹ́gẹ́ bí àlàyé fún Jeremiah. Ó wípé èmi ti pè ọ́ lóye. Àwọn wòlíì wà náà, àwọn máa nínú májẹ̀mú láéláé tí Ọlọ́run pè fún orílẹ̀-èdè kan ṣoṣo, kò sì wọ́n sì ré kọjá ààlà àwọn Ezekiẹ́lì. Mo ti fi ọ́ ṣe olùṣọ́ lórí àwọn ènìyàn Ísíráẹ̀lì orílẹ̀-èdè kan. Jeremiah, Ọlọ́run wípé wò ó lóye rẹ̀, àǹfààní tirẹ̀ rèé, èmi mo ti fi ọ́ ṣe lónìí yìí, ṣe olórí àwọn

orílẹ̀-èdè, àwọn orílẹ̀-èdè kìí kàn ṣe Ísírẹ́lì nìkan, àti àwọn ìjọba kìí ṣe ìjọba kan. Èyí ni a sì wá múṣẹ lónìí, bí a ti ń wàásù níyì nípa orí ọ̀fẹ́ Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ní Áfíríkà, ọ̀pọ̀ orílẹ̀-èdè ní Amẹ́ríkà, ọ̀pọ̀ orílẹ̀-èdè ní Yúróòpù, ọ̀pọ̀ orílẹ̀-èdè ní Ásíà, a ní àsopọ̀. Ọlọ́run yóò sì fúnrúgbìn ìbùkún sínú ayé olúkúlùkù. Ó sì wípé ó hàn gbangba, ó wípé ìwọ yóò fàtú, ó sì falulẹ̀, ó parun, ó sì wólulẹ̀. Gbogbo àwọn nǹkan tó bá fẹ́ bì ọ́ ṣubú, a ó bì wọ́n ṣubú kí wọ́n tó rí iṣẹ́ ṣe. Ohunkóhun tó bá fẹ́ tà ọ́ tu, kó fẹ́ tà ọ́ tu kúrò níbi tó yẹ kó wà, níbi tí Ọlọ́run tó ti fàyàn má rẹ sípò wà. Gbogbo nǹkan náà tí wọ́n ń ṣètò níkọ̀kọ̀ kí wọ́n tó ṣe, Ọlọ́run yóò fà wọ́n tu. Torí wípé ó wípé ó fà tu, ó fà lulẹ̀, ó parun. Ìdí nìyí tí Kristi fi wá, ó sì wá láti pa iṣẹ́ èṣù run. Mo mọ̀ dájú pé àwa ti gbọ́ ilé ìtẹ́lẹ̀ pé Jésù Kristi ni àfihàn kí ó lè pa iṣẹ́ èṣù run. Ṣé mo lè ṣàlàyé èyí fún ọ? Ohun tí Ọlọ́run ò bá fúrúgbìn sínú ayé rẹ, tí ọ̀tá fúrúgbìn, tí sàtánì gbìn, tí èṣù gbìn, tí àwọn ẹ̀mí àìmọ́ gbìn, gbogbo àwọn nǹkan tí Ọlọ́run kò bá gbìn sínú ayé rẹ, Kristi ti dé láti pa wọ́n run. Àṣálẹ̀ yìí, ìdí tá a fi wà ní inú ilé, a wà ní inú àṣálẹ̀. Èmi ò ń lọ síbikíbi láti mórí àwọn èèyàn yá. Nígbà tí a bá wá, a wá pẹ̀lú mímọ ohun tí a fẹ́ ṣe. Lálẹ́ yìí a fẹ́ gbé nǹkan sínú ayé rẹ. Gbogbo nǹkan wọ̀nyí tí Ọlọ́run bàbá kò gùn sínú ayé rẹ, ẹni fífàtú ní orúkọ Jésù, àti láti fàlulẹ̀. Ohun ìjà wa kìí ṣe ti ara, kìí ṣe ti ara, kìí ṣe látọwọ́ ènìyàn, ṣùgbọ́n lágbára nípa ẹ̀mí Ọlọ́run láti wó ibi gíga àti ohun gbogbo tí ó bá lòdì sí ìfẹ́, sí èrò, sí ètò Ọlọ́run nínú ayé rẹ. Ó wá wípé àti láti kọ́. A ó gbé ẹrú lónìí, ìgbàgbọ́ rẹ a ó gbé ẹrú, ìwọ gan a ó gbé ẹrú bí ẹnìkan, ẹbí rẹ a ó gbé ẹrú. Ògo Ọlọ́run yóò ṣe rọ̀jò ìbùkún sórí ayé rẹ lẹ́yìn náà. Ó ní láti gbìn, àfàtu apa èyí tí bàbá kò bá gbìn tó, a ó sì wá. Oore Ọlọ́run a ó gbìn sínú ayé rẹ. Wo ẹsẹ̀ ìkejìlá, ẹsẹ̀ ìkejìlá. Ó ní Olúwa sì wí fún mi pé ìwọ ríran rere, nítorí tí èmi ó kíyèsí ọ̀rọ̀ mi láti mú ọṣẹ. Ìmúṣẹ ní àṣálẹ̀ yìí, ìfisójúṣe ní àṣálẹ̀ yìí, ìfarahàn. Ohun tí Kálfárì ti pèsè, tí a ó gbìn sínú ayé rẹ ní àṣálẹ̀ yìí, ní orúkọ Jésù, rántí o. Gbígba irúgbìn ńlá ti ìbùkún Ọlọ́run sínú ayé ta ni? Ó gbà á sínú ayé rẹ ní àṣálẹ̀ yìí. O lè bọ́ lọ́wọ́ ìbùkún Ọlọ́run. Ohun mẹ́ta ni a fẹ́ gbéyẹ̀wò àkọ́kọ́. O ní fífàtu àti mímú àwọn irúgbìn àjèjì kúrò nínú ayé rẹ. Èkejì, ìkejì, o ní ìrònú pìwàdà àti ìkọ̀sílẹ̀ àwọn ìgbádùn ẹ̀ṣẹ̀ ti ìwà ìlófin sílẹ̀. Ohun tí èṣù wá fúrúgbìn nínú ayé àwọn èèyàn ni eléyìí, ìwà ìlófin.
o ti gbin eleis na ayo opolopo eniyan o si ti gbin awon kan to je ajeje ihuasi ti o sajeje ise ti o sajeje awon ise to sajeje o ti gbin sinu aye awon odo ani awon eyan to je pe won se odo kapa eleje ajeje won ori eleri bi ati ndagba soke iru eleyi sajeje wa iwa isajeje iwa si si awon agba o je ajeje gbogbo won ajeje olorun yo mu won ko ma aye re o ronu pe wada o si ko won sile gbogbo igbadun ese ti wa alai lofin ni asale yodo minira emi di ominira iketa iketa oni gbigba ati sise idama awon ilere olorun ti o daju mo ba awon ti o fe gba soro ni asale yi mo ba awon ti o ni ogun ni soro ni asale yi o ri gba o da mo yo si di ipin re oluwa yo si se ti o se ti o se lori yo si fi bukun sinu aye re olorun yo si gbin iwo gan sibi to ti ma se so ni oruko jesu ni kankan na akoko akoko oni fifatu ati mimo awon irugbe ajeji kuro ninu aye re matthew ori kaidogun bo n ka ese ketala matthew ori kaidogun 15 ese ketala 13 o si dahun o wi fun won pe igikigi ti baba mi ti n be ni oro ko ba gbin a o ta ti kuro won o gba mi yin gbogbo igi kii kan se awon igi die ti bàbá rẹ ti ń bẹ ní ọ̀run kò bá gbìn a ó tà wọ́n ti kúrò bí o ti ń ronú nípa ara rẹ o sì ń rò nípa ohun tí ó lè wà nínú ayé rẹ o rò nípa ètò ọlọ́run orí ọlọ́run ohun tí o mọ̀ nípa ọlọ́run pé ọlọ́run dára báwo ni àwọn búburú ṣe wọnú ayé mi ọ̀tá ni ó ṣe èyí bàbá kò gbin èyí sínú ayé rẹ ó dá ọpọlọ rẹ láti ronú báyìí ọpọlọ ò lè ronú mọ́ ọpọlọ náà sì wá dàbí ìsinyìí sọ́hún ọpọlọ ń sọ fún ọ inú rẹ lọ́hùn ń sọ fún ọ ṣe nǹkan tí yóò pa ọ̀run ọlọ́run kó ló gbin èyí ó lè wá láti ọ̀dọ̀ àwọn ẹ̀mí àìmọ́ o le wa látọ̀dọ̀ àwọn ẹ̀mí òkùnkùn a wá láti fa èyí tu kúrò nínú ayé rẹ ní àṣálẹ́ yìí o wa wọnú ààyè tí ó dára ibi tó dára ọ́fíìsì tó dára àwọn orere ń bẹ wájú rẹ ṣùgbọ́n kinní kan máa ń wà ń bẹ̀ ńgbà gbogbo ohun tí o fẹ́ gan wàá tún jí àwọn kan tó àwọn tó ń jalè bóyá ebi ń pa wọ́n wọ́n jalè oúnjẹ bóyá wọ́n jẹ aláìní wọ́n jí owó ṣùgbọ́n ọkàn ọkùnrin kan rí obìnrin kan rí tí ó ń jí ohun tí ò tiẹ̀ wúlò fún ọ rárá báwo báwo lè ṣe ìṣẹ̀lẹ̀ nígbà tí ó bá ṣe èyí tí wọ́n sì mọ́ ọ á bẹ̀rẹ̀ sí ní sunkún mi ò tiẹ̀ mọ nǹkan tó ń ṣe mí bàbá kọ́ ló gbin èyí sínú ayé rẹ ohun tí a wá láti fàtú ní àṣálẹ̀ nìyí èyí tí ìbá fi máa lọ ní ọ̀nà tí ó tọ́ ohun kan wà tó ṣẹlẹ̀ sí tó ń tì í lọ́gbọ̀ngbọ̀n títí tí yóò fi pa ara rẹ̀ ràn kò ní dáwọ́ dúró bàbá kọ́ ló fi eléyìí sínú ayé rẹ ohun gbogbo tí olúwa kò gbìn sínú ayé rẹ kristi yóò fà á tún ní àṣálẹ̀ yìí bó fẹ́ kó ronú nígbà tí jésù
wá sínú ayé yìí. Gbogbo àwọn tó jẹ́ pé ó yẹ kó tú sílẹ̀ àìlè ní àrùn ẹ̀gbà. Tó bá jẹ́ pé bàbá ló gbìn èyí síbẹ̀, Kristo ò ní mú kúrò, torí pé àrótòsí ó ṣe lòdì sí bàbá. Bàbá rẹ̀ ti ń bẹ ní ọ̀run gbin àrùn ẹ̀gbà ẹ̀tẹ̀ sínú ayé ẹnìkan. Ẹnìkan wá dé sọ pé bí ìwọ bá fẹ́, ìwọ lè sọ mí mọ́. Ohun tí mo rí tí bàbá ń ṣe ni mò ń ṣe. Bí bàbá bá ti gbin eléyìí, Jésù ò ní fọwọ́ kàn. Ṣùgbọ́n nítorí wípé bàbá kọ́ ló gbin èyí, nítorí sọ pé mo fẹ́ ìfẹ́ bàbá mi ni, ó fọwọ́ tọ, ó sì gba ìwẹ̀nùmọ́, ronú nípa ara rẹ̀. A nígbà tí ohun búburú bá ṣẹlẹ̀ sí àwọn ènìyàn, àwọn ènìyàn tí kò mọ bàbá wá sọ pé Ọlọ́run ni, Ọlọ́run èlé ìbọn Ọlọ́run já, àmúwá Ọlọ́run ni, Ọlọ́run ló gbìn síbẹ̀. Obìnrin ní ìsun ẹ̀jẹ̀ ọdún 12, ó sì ti ń rùn, kò tẹ̀ lè lọ láàrin àwọn ènìyàn ní gbangba. Ṣé bàbá ló gbin eléyìí? Rárá, kò gbìn. Bó bá jẹ́ pé bàbá ló gbin eléyìí síbẹ̀, ọmọ kò ní fa èyí tí o, kò ní fọwọ́ kan. Ṣùgbọ́n bí mo bá lè fi ọwọ́ kan ìṣẹ́ tí aṣọ rẹ̀, èmi mo sọ pé ara mi, mo sọ pé ara mi yóò dá. Báwo ni mo ṣe lè dá lójú eléyìí? Torí mo mọ̀ wípé bàbá kọ́ ló gbin èyí, èso ẹ̀jẹ̀ yìí sínú ayé mi. Torí náà mo mọ̀ ohunkóhun tí bàbá kò bá gbìn sínú ayé mi, mo mọ̀ ó máa fà á tu. Ó mọ̀ ẹnìkan mo rántí nígbà tí bàbá rántí nígbà tí wọ́n wà ní ilé-ìwé, wọ́n àṣọ wọn sọ fún mi pé ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀, ilé ẹ̀kọ́ girama àti ilé ẹ̀kọ́ yunifásitì gbogbo rẹ̀, ilé ẹ̀kọ́ àkọ́bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ láti Ogun State ni. Wọ́n sì mọ ẹnìkan ní ilé-ìwé wọn, ó mọ̀ wí dáadáa, ọ̀dọ́kùnrin àgbàyanu. Ọ̀gá ilé-ìwé sọ fún ọ pé wọ́n máa jẹ́ ilé-ìwé tó jẹ́ pé ó máa kó àti ọ̀dọ́kùnrin àti ọ̀dọ́bìnrin papọ̀. Ó sì wá kìlọ̀ fún ọ kí wọ́n tó wọlé wá pé bí eléyìí bá ṣẹlẹ̀, bí eléyìí bá ṣẹlẹ̀, bí tọ̀hún bá ṣẹlẹ̀, tẹ́ tán. Bàbá wa sì jẹ́ ẹnìkan tó jẹ́ pé ìkan nínú àwọn tí wọ́n jọ ní kíláàsì, ó mọ̀ ìwé púpọ̀, ó sì mọ rírì rẹ̀. Ní àwọn aláṣẹ ilé-ìwé mọ rírì rẹ̀, ṣùgbọ́n pẹ̀lú bí ọjọ́ iwájú rẹ̀ ṣe lógo tó, ó kọ ìwé sí ọ̀dọ́bìnrin kan, ó sì bọ́ sí ọwọ́ ṣìkan adarí ilé ẹ̀kọ́, wọ́n mú wa sí orí ìlà ẹni yìí tí ó ní ọjọ́ iwájú rere. Wọ́n gbọ̀n dànù, wọn tí àì tí ṣe nǹkan tá a bá pè lágbèrè, ṣùgbọ́n ti ń sán mọ́bẹ̀. Torí náà ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn nínú ayé tí wọ́n ní ọjọ́ rere níwájú wọn àti ohun ńlá níwájú wọn, ọjọ́ rere, ọjọ́ iwájú rere tí wọ́n ní, ìgbéga tó yẹ kí wọ́n ní, àgbèrè tàbí panṣágà tàbí ìmùtípara tàbí ìbọ̀rìṣà, òun ló ń ba ohun rere náà jẹ́. Ọlọ́run sì wí pé n bá ti ṣèyí fún ọ, nítòótọ́ ti ṣe ìlérí fún ọ wípé ẹbí rẹ Eli yóò jẹ́, ẹbí rẹ yóò jẹ́ àlùfáà fún mi títí láì sùn báyìí, kò ní ṣẹlẹ̀ mọ́. Kí ló dé? Torí pé ohun tí bàbá kò gbìn sínú ayé wọn, ó wá láti pa wọ́n ran, ó wá, ó fi ayé wọn àti ọjọ́ iwájú rere wọn ṣòfò. Ó wà ní àṣálẹ̀ yìí. Ohun kan lè wà ní ayé rẹ bẹ́ẹ̀, a lè pè ní ẹ̀ṣẹ̀, a lè pè ní ìwà búburú, a lè pè ní àìṣedédé. O lè máa dárúkọ wọn, o lè máa sọ pé mo ti ṣe ohun tí ò yẹ kí n ṣe, n kò ṣe ohun tó yẹ kí n ṣe. Bẹ́ẹ̀ni
ohun ti Olorun ko gbin sinu aye re ni ope ni fun Olorun wa ni asale yi ohun ni a o fa tu kuro iwa buburu a o fa tu imuti para a fa tu iwa isekuse a fa tu iborisa a fa tu omo awon kan ti ki se ti Olorun ti won so aye re di olori ti won ba aye re je ti won pa aye re run o se dabi o ti Olorun fe ko je asale yi oluwa yo fa won tu gbogbo igi ajeje ninu aye re ni oruko Jesu omo ese ati aisan won ma nlo papo ni ikole wa waju kikeji ma tele ese ati daloro satani isiwi won rin papo ni ikan lo ni waju ikeji tele se lo dabe eni pe pe o ba ni igi awon eka wa nbe awon eso na apepe ti gbon dana a se awon eso won ye o si wa gbon foka kere nitori pe igi yi o ni ese o wa ni isinwi o ni osi o ni ijiya arun ta boruko re to wa gẹ́gẹ́ bí àbáyọrí ẹ̀ṣẹ̀ gan tó ń dá ó lè jẹ́ èdè gbogbo wọ̀nyí ó ń wá nítorí wípé ẹ̀ṣẹ̀ tó ń bẹ̀ẹ́bẹ̀ ni ó mọ̀ Ọlọ́run kọ́ ló gbin ẹ̀ṣẹ̀ náà kò gbin ìjìyà kò gbin àìsàn náà a wà nínú àṣálẹ́ yìí láti fà wọ́n tu bí ó bá sì jọ̀wọ́ wọn fún olúwa kó sọ pé olúwa mo dé gbogbo igi tí ìwọ ọlọ́run kò gbìn nínú ayé mi a ó fà wọ́n tu kúrò a ti ṣe é ní àṣálẹ́ yìí ní orúkọ Jésù fún mi ní àmì ọ̀tá wo ìkejì ìkejì níbẹ̀ òun ni ìrònú pàdà àti ìkọ̀sílẹ̀ àwọn ìgbádùn ẹ̀ṣẹ̀ ti ìwà àìlófin Ọlọ́run dá ọkùnrin àti obìnrin ó sì ń retí pé kí a jẹ́ ẹni tó ń pa òfin mọ́ kìí kàn ṣe òfin rẹpẹtẹ ẹyọ kan ni ádámù wo igi ìmọ̀rere àti búburú yẹn má jẹ́ o gbogbo àwọn eléyìí tó kù o máa gbádùn wọn lọ ṣùgbọ́n jẹ́ o mọ̀ ọkùnrin náà tó ń wá òfin tó tó obìnrin náà tó ń wádìí ohun tí ò yẹ kó wádìí sáà lè jẹ eléyìí ni ìfà àwọn talẹ́ni tó ń jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìgbádùn ń bẹ́ẹ̀ ṣùgbọ́n kinní kan ni o Ọlọ́run sọ pé má jẹ́ o ìfà tilẹ̀ tún fi kún mọ́ fọwọ́ kàn án òun ló fi eléyìí kan bó lè jẹ́ pé fi má fọwọ́ kàn má jẹ ó fọwọ́ kàn ó sì jẹ ó ń wá ìgbádùn ara ti ẹ̀ṣẹ̀ ṣé àwa lè dá ádámù àti ìfà lẹ́bi àwa ń kọ́ ìwọ ń kọ́ gbogbo ènìyàn ó sáà ti ṣẹ̀ tí wọ́n sì ti kùnà ògo Ọlọ́run kí ló dé tí àwọn ènìyàn ń dẹ́ṣẹ̀ wó sọ fún ọ bí o bá tọ́ ẹ̀ṣẹ̀ wò tó bá ní ìtọ́wò bí orógbó ó sọ ọ́nà bí o bá tọ́ ẹ̀ṣẹ̀ wò tí ó bá kòrò bí owúro wá tú dànù bí o bá tọ́ ẹ̀ṣẹ̀ wò tó dàbí ẹni pé ó mú kí gbogbo ẹnu rẹ̀ bàjẹ́ wá tú dànù ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ ó ń ṣe léyìí ẹ̀ṣẹ̀ ó máa ń fún ọ ní ìgbádùn ara tá a lè pè bẹ́ẹ̀ ìgbádùn ara yìí sì jẹ́ májèlé ó jẹ́
ìgbádùn ti kú tí ẹ̀ṣẹ̀ mú wá, ìgbádùn ti ẹ̀ṣẹ̀ tí ó lè pa ọ́, tí ó sì pa ọ́ run. Ó tilẹ̀ fẹ́ kí ẹnikẹ́ni sọ fún ọ, mo mọ̀ pé o mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ò fẹ́ràn, wọ́n fẹ́ràn wọn bàbá wa gẹ́gẹ́ bí ẹnìkan, wọ́n fẹ́ràn gẹ̀ẹ́sì wọn, wọ́n fẹ́ràn PPP, wọn kì í fẹ́ràn ohun tí ó tẹ̀lé PPP. O fẹ́ ìwọ ìwọ o fẹ́ràn bàbá wa ní Olúwa, ọ̀tà ayé ẹ̀yin ará ní ọ̀tà ẹ fẹ́ràn bàbá wa. Kí ló tó fẹ́ràn ọ̀tọ̀ pé wọn yóò sọ fún ọ ohun tó dùn ni, ó ní májèlé inú yóò pa ọ́, kò ní jẹ́ kó lẹ́mìí gígùn. Ìdí nìyí tó fi fẹ́ràn bàbá ní Olúwa, o sì gbọ́dọ̀ fẹ́ràn wọn. Wá sọ fún wa pé gbogbo nǹkan wọ̀nyí bí ó lè jẹ́ pé wọ́n lè farahàn bí ẹni pé wọ́n ìgbádùn, wọ́n kún fún ẹ̀ṣẹ́, wọ́n ní májèlé, wọ́n á sì taari rẹ sí ìgbé ayérayé ìwà ìlófin ẹ̀yin ọ̀dọ́. Àní ẹ̀yin àgbàlagbà gan báyìí, wọ́n jẹ́ aláìlófin, àwọn ìyálé ilé aláìlófin, ọkọ aláìlófin, wọ́n á kàn ṣe ìpinnu láti fọ ilé ara wọn, fẹ́ ìyàwó mìíràn láì lọ wọnú òfin Ọlọ́run àti ọ̀rọ̀ Ọlọ́run, ọ̀rọ̀ Kristi. Àìlófin, wọ́n sì ń dá ilé mọ̀, àní kọ́dà àwọn èèyàn, àní àwọn ẹlẹ̀sìn gan wọ́n ń fòǹtẹ̀ ló pọ̀ dára, ṣùgbọ́n wọ́n kàn jẹ́ ìgbádùn ti ẹ̀ṣẹ̀ ni. Ṣùgbọ́n kí wọ́n tó pa ayé rẹ ní àṣálẹ̀ yìí, a ó ronú pìwàdà. Mo ní a ó ronú pìwàdà, ìrònú pìwàdà àti ìkọ̀sílẹ̀. Nígbà tó bá ronú pàdà àwọn nǹkan kan, ò ní máa fi ṣeré mọ̀, kódà ò ní súnmọ́ mọ́, ò ní máa fi ṣeré mọ́, kí wọ́n máa ní kó máa wá gbádùn nǹkan tó lò tí ronú pàdà kúrò náà rẹ̀. Ó ronú pàdà, ó sì sọ ọ́ nù, ó ronú pàdà, ó sọ pé láéláé ká má rí. Ìrònú pàdà àti ìkọ̀sílẹ̀ àwọn ìgbádùn ẹ̀ṣẹ̀ ti ìwà àìlófin. À ń wo máàkù orí ìkíní ẹsẹ̀ ìkẹrìnlá, máàkù orí ìkíní 1:14. Lẹ́yìn ìgbà tí a fi Jòhánù sínú túbú tán, Jésù lọ sí Gálílì, ó ń wàásù ìhìnrere ìjọba Ọlọ́run. Eléyìí àwọn èèyàn kan ń sọ fún mi, kí ló wí? Wọ́n á dárúkọ bàbá wa, wàásù ìhìnrere ẹ̀ṣẹ́ púpọ̀. Kí ni mò ń wàásù? Sáà wàásù orí ọ̀fẹ́, ìfẹ́, òye yé mi. Ṣùgbọ́n Ọlọ́run kò fẹ́ràn ìwà ìlófin. Tínà bí wọ́n bá wàásù fún ọ pé kò fẹ́ràn Ọlọ́run, mo gbọ́dọ̀ sọ fún ọ pé kò ronú padà kúrò ní ìwà ìlófin. Ohun tí ó pa Kristi tí ó kàn á máa gbélébò ẹ̀ṣẹ̀ wa ni. Bí kò bá sí ẹ̀ṣẹ̀, kò ní sí kàn má gbélébò. Bí kò bá sí ẹ̀ṣẹ̀, kò ní sí ìjìyà fún Kristi. Ohun tí mò ń sọ fún ọ ni wípé bó bá jẹ́ pé lóòótọ́ ló fẹ́ràn Ọlọ́run tó sọ pé ká wàásù ìfẹ́, ó ní tẹ̀síwájú nínú ohun tí ó kan Kristi máa gbélébò. Ó ronú pàdà kúrò ní òye ní ìní Jésù wà tó wàásù ìhìnrere ìjọba Ọlọ́run. Má dúró níbẹ̀ wí ẹsẹ̀ ìkẹẹ̀dógún, ní ẹsẹ̀ ìkẹẹ̀dógún ó sì ń wípé àkókò náà dé, ìjọba Ọlọ́run sì kù sí dẹ̀dẹ̀. Ẹ ronú pìwàdà, ọ̀rọ̀ Jésù nìyí. Ẹ ronú pìwàdà, àwọn kan wọ́n ni wọ́n máa mú kí ọkàn Ọlọ́run gbọgbẹ́. Ọlọ́run wí pé ó dùn òun dé inú pé òun dá ènìyàn. Kí ló fà á? Torí wípé wọ́n yí ìgbé ayé wọn padà sí ìdíbàjẹ́, ìdíbàjẹ́ ti ìṣekúṣe, ìdíbàjẹ́ ti ìwà ìṣekúṣe, ìdíbàjẹ́ ti àìṣedéédé. Eléyìí ó sì dùn Ọlọ́run dé ọkàn rẹ̀.
bí o bá fi hàn pé o fẹ́ràn ọlọ́run ó yí padà kúrò nínú gbogbo nǹkan wà ni tí ó mú kí ọkàn tí ó ba ọlọ́run nínú jẹ́ àti tí ó ba kristi nínú jẹ́ òun fúnra ẹ sì wípé ẹ ronú pìwàdà kí ẹ tó gba ìrere gbọ́ ìròyìn búburú kan tó wà bẹ́ẹ̀ ni pé o ti gba ẹ̀ṣẹ̀ láàyè láti ba ayé rẹ jẹ́ láti pa ayé rẹ ran láti sọ ayé rẹ dìdàkudà o ti gba ẹ̀ṣẹ̀ láàyè láti dàbí ẹni wípé ẹ̀ṣẹ̀ báyìí ó wá jẹ́ nǹkan tó dára òdodo ó sì jẹ́ nǹkan tí ò wúlò ẹnikẹ́ni tó bá ń sọ̀rọ̀ nípa ìdúró ṣinṣin ó dàbí ẹni pé orí rẹ̀ pé ẹni tó bá ń sọ pé kó máa pa òfin mọ́ ẹni dàbí ẹni pé kò mọ nǹkan tó ń sọ torí pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú jẹ́ aláìlófin kristi wá sọ pé ó gba ìrere gbọ́ kó tó ṣe lóye ò gbọ́dọ̀ ronú pìwàdà torí gbogbo nǹkan wọ̀nyí tí bàbá wa ti ń bẹ ní ọ̀run kò gbìn nínú ayé rẹ a gbọ́dọ̀ fà wọ́n tu a ó fà wọ́n tu ní àṣálẹ̀ yìí mo ní a ó fà wọ́n tu ní àṣálẹ̀ yìí ṣe ni ó dàbí ẹni pé ẹnìkan ní ohun kan bíi kánsà ó sì lọ sọ́dọ̀ dókítà dókítà sì wípé a lè yanjú eléyìí a ti yanjú nǹkan tó dàbí ilé náà ayé àwọn ẹlòmíràn tẹ́lẹ̀ àìṣe dókítà ṣùgbọ́n o báwo lẹ ó ṣe ṣe kò burú kinní kan wà tó ń pè ní ọ̀bẹ iṣẹ́ abẹ wọ́n ó gé ọ wọ́n ó yọ kinní náà kúrò wọ́n ó sì jù ú náà kí ó má bàa pa ayé rẹ run dókítà o lè gé mi o ní fọwọ́ kan àgọ́ ara mi ṣùgbọ́n kinní yìí ń dàgbà yóò sì pa ọ́ run ìkọ́ni tí a sì ní ni pé kí a mú ọ̀bẹ láti ṣe iṣẹ́ abẹ ká sì gé kúrò ká jùnà rárá o dókítà o lè ṣe yìí sí mi o kàṣá fẹ́ràn mi máa rẹ́rìn sí mi máa sọ pé kí olúwa bùkún ọ kánsà yìí gba irú ọ̀nà bẹ́ẹ̀ lọ o tó o bá ti dé ilé ìwòsàn a gbọ́dọ̀ gé kúrò gbogbo kánsà gbogbo ẹ̀ṣẹ̀ gbogbo ibi tí bàbá ti ń bẹ ní ọ̀run kò bá gbìn inú ayé rẹ yóò gé kúrò nípa ìdá ti ẹ̀mí nípa ọ̀rọ̀ ọlọ́run ohun tí ó mú ìrònú pìwàdà wá rèé ìdí nìyí tí jésù fi sọ̀rọ̀ nípa ẹ̀rọnú pìwàdà kí ẹ sì gba ìhìn rere gbọ́ nígbà tó bá ronú pìwàdà ohun kan o sì kọ nǹkan náà sílẹ̀ ìrònú pìwàdà ní àkókò kan lẹ́yìn ọjọ́ méjì ẹnìkan wá láti mú ohun kan náà wá sí ọ̀dọ̀ rẹ tó ronú pìwàdà kúrò nínú rẹ kí ni màá wá ṣe báyìí kò burú bí ó bá jẹ́ pé lóòótọ́ ronú pìwàdà o kọ nǹkan náà ni wo ebéèrú orí ìkọkànlá ẹsẹ̀ ìkẹẹ̀dọ́gbọ̀n 11:25 hebrew ó kúkú yàn àti máa bá àwọn ènìyàn ọlọ́run jìyà ju àti jẹ fàájì ẹ̀ṣẹ̀ fún láti jẹ fàájì ẹ̀ṣẹ̀ fún ìgbà díẹ̀ mo ṣe pé rárá o èmi ò ní lọ sínú ilé ìmọ̀ o mo sọ pé dìgbò ṣe ó dàárọ̀ mi ò tún ní sọ pé ẹ kúrọ̀ lẹ́ńbẹ̀ tá a bá ti sọ pé dàárọ̀ à kì í sọ pé ẹ ká lẹ́ńbẹ̀ mo ti kọ èyí sílẹ̀ mo ti ronú pìwàdà kúrò náà rẹ̀ mo ti kọ èyí èyí ni a ti fàtú kúrò ní ayé mi nígbà náà wọ́n wá tún mú un wá wọ́n sì ń rawọ́ ẹ̀bẹ̀ wọ́n sọ pé rárá rárá o gbọ́dọ̀ lè sọ wípé wọ́n sọ fún èṣù tó fẹ́ tún ibi gbìn sínú ayé rẹ wàá sọ pé rárá bí èṣù bá sì dé ṣé ó sọ pé rárá sọ fún ibi ó sì sọ pé rárá bó ní ṣe lóòótọ́ ni ó mọ̀ ẹni ni wọ́n ń pè ní ọ̀rẹ́kùnrin abánidẹ́sẹ̀pọ̀ ó jẹ́ ọ̀tá abánidẹ́sẹ̀ ó fẹ́ pa ó fẹ́ bà ọ́ jẹ́ ó fẹ́ mú
ìdìbàjẹ́ wọnú ayé rẹ tó bá dé yóò ṣòro fún ọ láti máa gbé ìgbé ayé àjèjì a sọ pé ṣé mo wá jẹ́ àjèjì sí ọ ni kò burú lọ́wọ́lọ́ba yìí o àjèjì ni ó sí mi mo ti rò pé àdá nǹkan yẹn o ohun tí o mú bọ̀ wá èmi kọ̀ ọ́ ṣé mo sọ̀rọ̀ nípa rẹ báyìí mo kọ̀ ọ́ o kọ̀ ọ́ o ní tẹ̀síwájú ní èyí kò sọ pé mo nígbàlà síbẹ̀ mo ti dàtúnbí síbẹ̀ mo nawọ́ mi sókè ní ibi ìsọjú ìta gbangba mo ronúpìwàdà lóò ronúpìwàdà o gbọ́dọ̀ kọ ohun tó ronúpìwàdà kúrò nù rẹ̀ bí wọ́n bá mú wá lẹ́ẹ̀kan sí i àti ohunkóhun tí ó lúwa tí ó ti fàtú kóònù ayé rẹ o ní fi ààyè gba ẹnikẹ́ni láti wá mú wọlé wá fún mi ní àmì tó dára a wá sí kókó ìkẹta kókó kẹta à ń wo gbígbà àti ṣe ìdámọ̀ àwọn ìlérí ọlọ́run tí ó dájú ìlérí ọlọ́run tọ̀ bọ̀ o mọ̀ a gbọ́dọ̀ kọ́kọ́ gbé ìgbésẹ̀ àkọ́kọ́ ni a ó fàtó a ó mú gbogbo àwọn igi àjèjì tí olúwa kò gbìn sínú ayé wa a ó ronúpìwàdà a ó sì kọ̀ wọ́n gbogbo àwọn nǹkan wọ́n ni tí ó ń gbìyànjú láti padà wá a sọ pé rárá èmi ò ní jẹ́ oníyèméjì ènìyàn mo tún pàdà ní ibi ìsọjí mo sọ pé mo jáwọ́ nínú àwọn ọkùnrin níbi ìsọjí wọn ò wá ní lọ ní kọ̀kọ̀ báyìí láti mú àwọn nǹkan tí mo bìdànà padà o tún ní padà síbi èébì rẹ mọ́ nígbà tó o bá ṣe tọkàntọkàn jáde tán tó o sì gba jésù kristo olúwa gbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà rẹ ohun gbogbo ti yípadà báyìí a ti fà wọ́n tu mú wọn kúrò ó sì ti kọ̀ wọ́n pátápátá àwọn ìlérí ọlọ́run yóò jẹ́ bẹ́ẹ̀ ni àti àmì nínú ayé rẹ ìlérí ti ìgbàlà fún mi ní àmì tó dára ìlérí ti ìwòsàn fún mi ní àmì tó dára ìlérí ti ìdáǹdè àmì mìíràn ìlérí ti ìjẹgàba àmì ìlérí ti ìtẹ̀síwájú náà ayé rẹ o ní máa fà sẹ́yìn o máa tẹ̀síwájú lórúkọ jésù o gbà o máa rí gbà àwọn ìbùkún náà yóò sì jẹ́ tirẹ̀ a ń wo ìṣe orí ìkejì ẹsẹ̀ ìkọkàndínlógójì 39 nítorí fún yín ni ìlérí náà àmì ìlérí ti ìdáríjì tí yín ni ìlérí náà ìlérí ti òmìnira tirẹ̀ ni ìlérí náà ìlérí ìṣẹ́gun tirẹ̀ ni ìlérí náà àti ìlérí ìṣẹ́gun bíborí tirẹ̀ ni wọ́n ń ṣe àmì mìíràn tirẹ̀ ni gbà á ó wí pé nítorí ìlérí ẹ̀mí ọlọ́run yóò wá gbàkóso ayé rẹ ohun gbogbo tí a ti mú kúrò gbogbo ohun tó lòdì wọ́n ni tí a ti mú kúrò ní ayé rẹ ẹ̀mí náà yóò dè wọ́n lọ́nà wọn ní padà wá mọ́ lórúkọ jésù ó sì gba agbára nígbàtí ẹ̀mí mọ́ náà bá wá bábàlẹ̀ yín agbára náà kìí ṣe agbára láti máa gbò gìrìgìrì ó jẹ́ agbára láìsọ pé rárá èṣù mọ́ padà wá sí ìmọ́ pẹ̀lú èyí ó ní agbára láti sọ pé rárá fún ẹni náà tó fẹ́ mú irúgbìn tó ní májèlé wá sínú ayé rẹ̀ tó fẹ́ gbìn rárá o mo ti rúpọ̀ àdá ilé mo ti kọ ilé yìí kristi sì ń gbé nínú mi báyìí gbogbo àwọn ènìyàn wọn ni tí wọ́n fẹ́ wá láti iná oko èṣù wọ́n sì fẹ́ gbin gbogbo èyí báyìí ọ̀tá ni ó ṣe èyí wọn ò ní ṣe inú ayé rẹ nítorí pé
o ní agbára láti sọ pé rárá o ní agbára láti sọ pé bẹ́ẹ̀ ni fún ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni fún ìṣẹ́gun bẹ́ẹ̀ ni fún àlàáfíà ọlọ́run bẹ́ẹ̀ ni fún ayọ̀ ìgbàlà bẹ́ẹ̀ ni fún agbára ẹ̀mí mímọ́ nínú ayé rẹ bẹ́ẹ̀ ni fún ìdáǹdè bẹ́ẹ̀ ni fún ìjẹgàba ó sì wí pé nítorí fún yín ni ìlérí náà àti fún àwọn ọmọ yín àti fún gbogbo àwọn tí ó jìnà réré àwọn wo nìyí o ní àwọn tó wà ní tí ó jìnà réré sí Jerusalem tí tèmi ti ń sọ̀rọ̀ ó jìnà síbẹ̀ ṣùgbọ́n ìlérí náà wà fún gbogbo wa mo bá yín yọ̀ ìlérí náà jẹ́ tiẹ̀ ní àṣálẹ̀ yìí ìgbàlá jẹ́ tiẹ̀ ní àṣálẹ̀ yìí ìwòsàn tìrẹni ní àṣálẹ̀ yìí gbogbo àwọn tí ó jìnà réré àti gbogbo àwọn tí olú ọlọ́run wa yóò pè ẹsẹ̀ ogójì àti ọ̀rọ̀ púpọ̀ mìíràn ni ó fi ń jẹ́rìí tí ó sì fi ń gbà wọ́n níyànjú wípé ẹ gba ara yín là ẹ jára yín gbà lọ́wọ́ ìran àrékérekè yìí ìran búburú jáde kúrò láàrin wọn gbogbo ẹgbẹ́ òkùnkùn wọn ìbọ̀rìṣà wọn jáde kúrò láàrin wọn gbogbo búburú tí wọ́n ń ṣe àwọn ń gbádùn àwọn nǹkan ti ara nítorí pé wọn ọmọ kristi wọn ò dà tún bí ìdí tí wọn fi ń gbádùn ẹ̀ ní àwọn ìgbádùn ti ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n wàá gba ara rẹ là kúrò lọ́wọ́ ìran àríkèrèkè yìí wọ́n ẹsẹ̀ ìkọkànlé ní 41 nítorí náà àwọn tí ó sì fi ayọ̀ gba ọ̀rọ̀ rẹ̀ wọ́n fi ayọ̀ gba ọ̀rọ̀ rẹ̀ wọ́n kánjú kó bẹ́ẹ̀ ni wọ́n sì bínú wọ́n fẹ́ràn rẹ̀ gẹ́gẹ́ bí wọn náà ṣe fẹ́ràn rẹ̀ kí ló tí wọ́n fi ń sọ pé jáde kúrò láàrin wọn àwọn ni wọ́n sọ nípa rẹ̀ wọ́n fẹ́ràn rẹ̀ gẹ́gẹ́ bí wọn náà ti fẹ́ràn rẹ̀ wọ́n sì dáhùn wọ́n sì fi ayọ̀ gba ọ̀rọ̀ náà wọ́n gba ọ̀rọ̀ orí ọ̀fẹ́ rẹ̀ ọ̀rọ̀ ìgbàlá rẹ̀ ọ̀rọ̀ agbára rẹ̀ wọ́n fi ayọ̀ gba ọ̀rọ̀ náà abatisi wọn ní ọjọ́ náà a sì ka ìwọ̀n 1,000 ọkọ̀ọ̀kan wọn a ó kà ọ́ kún ìjọba ọlọ́run mi ò sọ pé sínú ìjọ mi ò wò wá sí nítorí eléyìí a ó kà ọ́ kún ìjọba ọlọ́run kristi yóò di olúwa rẹ yóò di olùgbàlà rẹ yóò di ọba àwọn ọba nínú ayé rẹ àti gbogbo àwọn ìlérí láti káfárè yóò sàn sínú ayé rẹ ní àṣálẹ̀ yìí àmì tó dára tẹsalónìkà kínní orí ìkejì ẹsẹ̀ kẹtàlá tẹsalónìkà kínní orí ìkejì ẹsẹ̀ kẹtàlá nítorí èyí ni àwa ṣe ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pẹ̀lú ní àìsinmi pé nígbà tí ẹ̀yìn gba ọ̀rọ̀ tí ẹ̀yìn gbọ́ lọ́dọ̀ wa ọ̀rọ̀ ọlọ́run àní ọ̀rọ̀ ọlọ́run ẹ̀yìn kò gbà orí o gbọ́dọ̀ gba ọ̀rọ̀ náà ìyanu náà yóò sì wá sínú ayé rẹ ìgbàlà náà yóò wá sínú ayé rẹ ìwòsàn náà yóò wá sínú ayé rẹ ó ní ẹ̀yìn kò gbà bí ẹni pé ọ̀rọ̀ ènìyàn orí èyí wọn kò gbà á gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ènìyàn paul ní eléyìí gbogbo paul nìyẹn bó ṣe máa sọ̀rọ̀ nìyẹn ọkùnrin ni ó ní àwọn òfin oníkùmọ̀ bó ṣe máa ń sọ̀rọ̀ nìyẹn o gbọ́dọ̀ gbà á gẹ́gẹ́ bí ọ̀rọ̀ paul tí ó jẹ́ ènìyàn ó ní ṣùgbọ́n gẹ́gẹ́ bí ó ti jẹ́ ní tòótọ́ bí ọ̀rọ̀ ọlọ́run èyí tí ó ṣiṣẹ́ gidigidi nínú ẹ̀yìn tí ó gbàgbọ́ pẹ̀lú àǹfààní yìí ó ń tọ̀ bọ̀ ní àṣálẹ̀ yìí ọ̀rọ̀ náà yóò ṣiṣẹ́ lọ́nà tó dára nínú ayé rẹ o mọ̀ pé kristi ń fẹ́ kó ronú padà ń fẹ́ kó yí padà ẹ yí padà
kúrò ní ohun gbogbo gbogbo adùn ẹ̀ṣẹ̀ tí o ti ń ṣe nínú àìlófin àti gbogbo igi àjèjì tí bàbá ti ń bẹnu ọ̀rọ̀ ò bá gbìnà ayé rẹ̀ ó ti fi hàn ní àṣálẹ̀ yìí eléyìí kò tọ̀dọ̀ ọlọ́run wà ìjà jíjà kì í ṣe tatọ̀ ọlọ́run irọ́ pípa kì í ṣe tọlọ́run ìwà ẹ̀tàn kì í ṣe tọlọ́run olè jíjà kì í ṣe ti ọlọ́run èyí ni àwọn igi tí ọ̀tá ti gbìn àti àrùn kì í ṣe ti ọlọ́run gbogbo àwọn nǹkan wọn ni bóyá ní ti ìlera ni tàbí ti ìwà ọmọlúàbí tí bàbá ti ń bẹ ní ọ̀run kò bá gbìn ní àṣálẹ̀ yà wá láti fà wọ́n ti kúrò a sì mú wọn kúrò ní orúkọ jésù ronúpòàdà ó sì yí padà kúrò nínú wọn ìbùkún ọlọ́run àwọn àǹfààní kristi yóò wá sórí ayé rẹ olúwa yóò sì ti ilẹ̀kùn mọ́ èṣù nínú ayé rẹ kò ní dá ayé rẹ lóró mọ́ ní ọ̀sán àti ní òru yóò pa ọmọ o ní kú lóru èmi kò ní kú lóru ẹ̀mí gígùn yóò fi fún ọ ní orúkọ jésù ìlérí náà ti rẹni fún olúkúlùkù tó ń bẹ níhìn bí a ti ń tọ olúwa bọ̀ wá gba ọ̀rọ̀ náà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run ìgbàlà yóò jẹ́ tirẹ̀ ní orúkọ jésù kí gbogbo orí wà ní títẹ̀bá kí a sì di ojú gbogbo orí ní títẹ̀bá gbogbo ojú ní dídì ọlọ́run fẹ́ kí o fi ọgbọ́n dáhùn sí ọ̀rọ̀ ọlọ́run a ti parí a ti sọ nínú ìwàásù fífà tu a ti ṣeṣẹ́ nínú ìwàásù ti fífà lulẹ̀ a ti sọ̀rọ̀ nínú ìwàásù gbogbo fífà lulẹ̀ ó wá kù sí ọ lọ́wọ́ láti fi sí ìṣe pé gbogbo nǹkan wọn ni kí a fà wọ́n tu kúrò nínú ayé rẹ gbogbo nǹkan wọn ni a wó wọn lulẹ̀ nínú ayé rẹ ó ronú pòàdà kúrò nínú wọn ó sì kọ̀ wọ́n sílẹ̀ ó sọ pé olúwa èmi ò ní lọ sí ọ̀nà yìí mọ́ dáríjì mi ti ìgbà ìwàtẹ̀ ìwájú mi gí mi ní ìgbé ayé ọ̀tọ̀ fún mi ní oore ọ̀fẹ́ rẹ kí ó bá lè jẹ́ wípé màá lè máa gbé ìgbé ayé ọ̀tọ̀ kò sí ìgbé ayé àìlófin mọ́ báyìí ìjólóòtọ́ yóò wá wà kí gbogbo orí tẹ̀bá kí gbogbo ojú wà dídì ó fẹ́ fi ayé rẹ fún olúwa ó sì ti fún ní àǹfààní láti pa ohun gbogbo wọn ni tí ọlọ́run kò gbìn sínú ayé rẹ ó nàwọ́ rẹ sókè níbikíbi tó bá wà kí olúwa kó bùkún ọ́n bẹ́ ọpẹ́ni fún ọlọ́run fún ọ ó gba ọ̀rọ̀ náà kì í ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ènìyàn ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run yóò sì ṣiṣẹ́ tààràtà nínú ayé rẹ ó ń fi ayé rẹ fún olúwa ó sọ pé olúwa òye yé mi gbogbo nǹkan wọn ni mo mọ̀ wọ́n bàbá kò gbìn síbẹ̀ ìwà búburú ìhùwàsí ti ibi àti ìdìbàjẹ́ ti ẹran ara ọlọ́run kọ́ ló gbin eléyìí mo ronú pòàdà wọn mo kọ èyí nàwọ́ rẹ sókè kí o sọ pé olúwa èmi nìyí olúwa mo fún ọ ní àǹfààní láti ṣe iṣẹ́ abẹ ti ẹ̀mí nínú ayé mi fà wọ́n ti kúrò mú wọn kúrò mo kọ̀ wọ́n pẹ̀lú mo ronú pòàdà n ò sì ní padà sínú wọn mọ́ mo sì gbàgbọ́ pé jésù kú fún mi lórí igi àgbélébù mo gbàgbọ́ fún èmi ó kú fún mi mo gbàgbọ́ torí tèmi ni ó ṣe wípé ó parí ẹ̀ṣẹ̀ yóò ní tẹ̀síwájú nínú ayé mi mọ́ bí o ti ń nàwọ́ rẹ sókè ó jọ̀wọ́ dìde dúró ó nàwọ́ rẹ sókè ó dìde dúró ó wípé
mo dide duro, mo dide duro fun Jesu. Mo fe ki o fa gbogbo awon nkan iwa buburu won ni ninu aye mi ti baba orun ko gbin sinu aye mi. Oluwa mo de, Oluwa mo de. Ma se da ohunkohun si ninu aye mi ti o je adun ese, adun ese. Tori pe eyi o mu idajo wa nigbo se. Sugbon mo de, Oluwa mo de, so fun, so fun bi o tin nawo re soke ti o si dide duro. Oluwa ti seleri idariji fun o, o ti seleri pe o gba o, o ti seleri pe yo mu igbe aye to dibaje ni de igbe aye rere ti o kun fun ore ofe. O nawo re soke o dide duro. A n gbadura papọ bayi baba ni oruko Jesu ti o je agbayanu agbadura pe gbogbo igi, gbogbo iwa, gbogbo ihuwasi ti baba ko gbin ninu aye enikeni awon eniyan wonyi to ronu pe wada e pa won tu ni oruko Jesu. Wo ni agbara lati bori tori pe ota ti se esu o lagbara ju won lo. Oluwa mo gbadura ninu agbara nla re emu gbogbo awon ese ti o loruko adani ti won jewo ti won ko sile ni oruko Jesu. We won mo pelu eje Jesu. We aye won mo tun won da so igbe aye won dotan pelu ore ofe ni oruko Jesu. Oluwa Kristi wonu aye won ati awon ninu re ki won le di eda totan ninu Kristi. O ati jo gbodo koja lo, idalebi koja lo, ebi koja lo, iwa ilofin koja lo. Bayi Oluwa ohun gbogbo o wa di otan, igbe aye otan, ihuwasi otan, igboya otan nu Kristi, igbagbo nu Kristi. Oluwa bayi okan won yo di otan, o si so odo otan fun awon ti o ti jo nigbagbo tele. Won ti gboro re bayi je ki idaniloju ati igboya igbe aye otan yi ki a gbin sinu aye olukuluku ni oruko Jesu. E se Oluwa ni oruko Jesu ni agbadura. Ami miran ki Oluwa ki obokun yi dide duro sibe. Agba inimora awon wa nbe, won yoo fun o ni awon iwe kan lati se akosile. Bi o ba le ko o so fun won mi o mo we ko won se ba oko. O fun o ni oruko ti o tona, oruko ti a n pe o nibi to n gbe, oruko ti a mo omo ati adiresi ati alaye itonisoro nipa ibi to n gbe. Bi o ba si adiresi, bi o ba ni telephone number fun ni number telephone re ki a ba tun le be owo pe ohun ti Oluwa ti o ti fatu a o tun ni gbin pada, o se tun ni le gbin pada sinu aye re mo ni oruko Jesu. Agbani mare se pupo ki Oluwa ki obukan yin bi e ti n se ise Oluwa pelu ijole oto. A pe iranse Olorun to n sakoso lati gbakoso abala yi ki a to pada wa lati gbadura fun awon alaisan.

dájú pé àwọn agbaninímọ̀ràn wọ́n ń dá àwọn ènìyàn lóhùn báyìí. Nígbà tó bá sì ti parí ìgbaninímọ̀ràn, dúró níbi tó wà. Àkókò kúkúrú la ní torí náà jẹ́ ká ṣe kọ́kọ́ ká sì rí dájú pé a ṣe àwọn àkọsílẹ̀ tó bójúmu ká kọ àwọn orúkọ sílẹ̀. Orúkọ tí a mọ̀ mọ́ níbi tí ó ń gbé. Nọ́mbà ilé ibi tí ó ń gbé. Tí o bá sì sí nọ́mbà ní ilé rẹ, rí dájú pé o ṣe àpèjúwe kúkúrú bí wọ́n ṣe lè mọ̀ ọ́ àti nọ́mbà ìbánisọ̀rọ̀ rẹ. Ẹ bá wò wá lórí ẹ̀rọ ayélujára tó sì ti fi ayé rẹ fún Olúwa lẹ́yìn wá sí olùṣọ́àgùntàn lálẹ́ yìí. Àsopọ̀ kan wà jísíke lábẹ́ ẹ̀rọ rẹ kó o níbẹ̀ kó o sì ṣe àkọsílẹ̀ àwọn ìwé tó wà níbẹ̀ kí a bá lè ràn lọ́wọ́ nínú ìrìn rẹ pẹ̀lú Jésù. Bó o bá sì wà ń tẹ́tí sílẹ̀ lórí rédíò tàbí tẹlifíṣàn, jọ̀wọ́ fi orúkọ rẹ ránṣẹ́, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ àti àdúgbò tó ń gbé pọ́yà WhatsApp sórí +234 915 444 9263 lẹ́ẹ̀kan sí +234 915 444 9263. Bí a ò bá tí ì dá ọ lóhùn látọ̀dọ̀ àwọn agbaninímọ̀ràn kankan, jọ̀wọ́ náwó sókè. Ó ń ṣe ìpinnu fún Kristi ṣùgbọ́n kò sí agbaninímọ̀ràn tó wà lẹ́gbẹ́ rẹ, jọ̀wọ́ náwó rẹ sókè. Ẹ̀yin agbanímọ̀ràn, ẹ jọ̀wọ́ ẹ wò káàkiri, àwọn kan wà lọ́wọ́ iwájú. Ẹjọ́ ẹnu wọ́n sókè kí n lè rí. Ẹ ṣe.

ẹ jẹ́ ká rí dájú pé a kọ nọ́mbà yẹn kó hàn dáadáa kí a sì kọ orúkọ wa pẹ̀lú àwọn lẹ́tà ńlá àti nọ́mbà ilé tàbí ibi tí o fi lè júwe ibi tí ò ń gbé fún wa. Bó o bá ti ṣetán ẹ jọ̀wọ́ àwọn tó wà lẹ́yìn ẹ jọ̀wọ́ ẹgbẹ́ àsíá yín sókè tẹ́ ẹ bá ti ṣetán. Àwọn agbaninímọ̀ràn wà lọ́wọ́ ẹ̀yìn kí wọ́n gbé àsíá wọn sókè tọ́ bá ti ṣetán. Àwọn alábòjútó kí wọ́n bá wa ṣe àyẹ̀wò láti rí dájú pé gbogbo ènìyàn la dá lóhùn kí a sì ṣe lákòókò tó yẹ. Mo gbàgbọ́ pé bó o ti ń dúró de Olúwa tó múra sílẹ̀ láti gba iṣẹ́ ìyanu rẹ tó nílò lálẹ́ yìí, jẹ́ kí ọkàn rẹ ó máa bá Ọlọ́run sọ̀rọ̀ pẹ̀lú ìrètí tó ga. Ohun tó ṣe fún àwọn ẹlòmíràn yóò ṣe fún ọ náà lálẹ́ yìí, ó ti ṣe tẹ́lẹ̀, ó ṣe lánàá, yóò tún ṣe lẹ́ẹ̀kan sí lálẹ́ yìí. Ẹ̀yin agbaninímọ̀ràn, ẹ jẹ́ ká ṣe kọ́kọ́.

0: ẹ̀yin agbaninímọ̀ràn ẹ jọ̀wọ́ ẹ ṣàpẹẹrẹ tẹ́ bá ti ṣe tán pẹ̀lú àwọn tẹ́ ń bá ṣiṣẹ́ ẹ jẹ́ ká rí kẹ́ gbé àṣẹ ayé sókè. Bí ẹ ò bá sì ní àsíá ẹ jọ̀wọ́ ẹ náwó yín sókè ó da lọ́wọ́ àlàáfíà ẹ ti ṣe tán bẹ́ẹ̀ ó da ẹ ṣe o láàrin lọ́wọ́ ẹ̀yìn. Báwo lọ́wọ́ ọ̀tún ẹ jẹ́ ká rí àsíá yín lókè. Lẹ́yìn tẹ́ bá ti ṣe tán láti máa kọ orúkọ àwọn tẹ́ ń gbà nímọ̀ràn ẹjọ́wọ́ ẹdóńbi tẹ́ wà torí pé lẹ́yìn tí ènìyàn ọlọ́run bá ti gbàdúrà fún ọtọ́ lálẹ́ yìí tó ti gbàdúrà fún àwọn ènìyàn ẹ̀rí yóò wà káàkiri tó náà kẹ́ wà ń bẹ̀ láti mú wọn jáde wá. Ẹgbẹ́ àsíá yín sókè lẹ́ẹ̀kan sí lọ́wọ́ ọ̀tún ẹ ṣe lọ́dọ̀ àwọn elédèjèdè a ti fẹ́rẹ̀ ẹ ṣe tán báyìí. Báwo ni ti ìlàrin ẹ ṣe ó da múra sílẹ̀ báyìí ohun ńlá kan fẹ́ ṣẹlẹ̀ nínú ayé rẹ.
1: Àmì gbogbo igi tí bàbá ti ń bẹ ní ọ̀run kò bá gbìn sínú àgọ́ ara rẹ a ó fà á tu kúrò. Àìsàn kìí ṣe irúgbìn bàbá, àrùn kìí ṣe irúgbìn bàbá, àìsàn gbẹ̀mígbẹ̀mí kìí ṣe bàbá ni ó gbìn ín. Ìfọ́jú ìdítí ìyarọ èyíkéyìí ewu gbogbo àwọn nǹkan wọ̀n ni tí ó máa ń fa àrùn a ó fà ọ́ tu kúrò ní ayé rẹ ní àṣálẹ́ yìí. Nígbà tí Ọlọ́run bá sì wọ̀ ọ́ sàn ó kọ̀ wọ́n ní padà wá mọ́. O fa ìwòsàn ìdáǹdènà ọwọ́ rẹ sókè kí o sì gbé ọwọ́ kan tó kù lé ibi tí o ti ní àwọn ìpèníjà náà. Fún yín ni ìlérí náà, fún tani, fún tani ìlérí náà, ìlérí yóò sì ní kùnà yóò gbò ọ́ sàn yóò dá ọ nídè. Gbogbo àwọn ohun búburú tí ó ń fa ìrora tí ó fẹ́ kí ẹ̀mí rẹ kúrú gbogbo rẹ̀ ni a ó fàtú kúrò. Nọwọ́ rẹ sókè kí o gbé ọwọ́ kejì lóbi tó ti ní ìpèníjà. Bàbá ní orúkọ Jésù a mọ̀ pé ohunkóhun tí a bá béèrè ní orúkọ yìí ẹ ó ṣe é, a ó sì yìn ọ́ lógo. Ẹ ti fún wa ní ìlérí náà pé ní orúkọ yìí orúkọ Jésù a ó gbé ọwọ́ lé àwọn olókùnrin ara wọn yóò sì dá a ti gbé ọwọ́ lé àwọn olókùnrin báyìí.

0: Ẹnu Olúwa gbàdúrà. Ẹ fẹsẹ̀ ìwòsàn náà múlẹ̀, ìdáǹdè náà, ìmúbọ̀sípò ní orúkọ Jésù. Wàhálà ọpọlọ ni, ìsinwi, mo pàṣẹ fún ọ, jáde ní orúkọ Jésù. Ìwèrè, gbàwòsàn ní orúkọ Jésù. Àìsàn gbẹ̀mígbẹ̀mí, ó lẹ́tọ̀ láti wà ń bẹ̀ mọ́. A ń pà wọ́n tu báyìí. Cancer, a ń pà wọ́n tu báyìí. HIV, a ń pà wọ́n tu báyìí. Ikọ́ ife, a ń pà wọ́n tu báyìí. Ọgbà inú, a ń pà wọ́n tu báyìí. Bàbá, ẹ ṣeun tẹ́ sọ pé ó ṣe. Ẹ pa gbogbo àwọn àrùn wọ̀nyí tu kúrò nínú àgọ́ ara wọn nísinsìnyí. Olúwa, mo gbàdúrà. Àwọn tí wọ́n ní ìfọ́jú kì í ṣe ìwọ ló fúrúgbìn rẹ. Ìdí tí ìyadi ìwọ kọ́ ló gbìn. Mo sì gbàdúrà gbogbo ìfọ́jú. A ó wò ó sàn báyìí ní orúkọ Jésù. Ìdí tí ìyadi gbàwòsàn ní orúkọ Jésù. Ibikíbi tó wú ní àgọ́ ara rẹ, orí tó wú, gẹ̀gẹ̀ ọrùn wíwú, ike wíwú, ìpákẹ́ wíwú, ẹsẹ̀ tó wú bíi tẹ́rin wíwú, gbogbo nǹkan tí Ọlọ́run kò gbìn sí àgọ́ ara rẹ rèé nísinsìnyí. Àfà ó fà wọ́n ti kúrò. Gbàwòsàn ní orúkọ Jésù. Àrùn karùn mìíràn, Olúwa, mo gbàdúrà. Fọwọ́ tó àwọn ènìyàn rẹ. Ẹ ti mú dáa lójú pé ìlérí náà fún olúkúlùkù ni. Níye àwọn tí Olúwa bá ti pè. Mú ìlérí rẹ ti ìwòsàn sẹ ní ayé olúkúlùkù. Ìdáǹdè náà ayé olúkúlùkù. Mo sì gbàdúrà Olúwa. Ohun tó bá wòsàn báyìí kò ní padà wá mọ́. Gbogbo iṣẹ́ ìyanu tí àwọn èèyàn rẹ ń béèrè, ìmúṣẹ rẹ ti ọ̀rọ̀ rẹ, ẹ ṣe é báyìí. Ẹ ṣe é báyìí. Kí ẹ sì jẹ́ kí ẹ̀mí yín kí ó fọ gbogbo àìsàn, gbogbo àrùn kúrò láti ṣóṣó lọ dé ọmọ àkàsẹ̀ àtẹ́lẹsẹ̀. Fẹsẹ̀ iṣẹ́ ìyanu rẹ mílẹ̀ náà ayé olúkúlùkù. A ti ṣe. A ó rí ìfisójúsa àti ìfarahàn báyìí. Ẹ ṣe Olúwa fún ohun tí ẹ ṣe. Ní orúkọ Jésù ní àgbàdúrà. Àmì. Olúwa ti ṣe. Yára rẹ wò. Orí ìwòsàn náà, orí iṣẹ́ ìyanu náà, orí ìdáǹdè náà. O ti rí pé a ti fa ohunkóhun tó wà ńbẹ̀ tu. Tí bàbá ti ń bẹ ní ọ̀rọ̀ kò gbìn. A ti fà wọ́n tu báyìí. O jáde wá. O lè pín ẹ̀rí rẹ pẹ̀lú wa.
1: A ti ṣe náà gbàgbọ́ kó o sì gbà báyìí. Olúwa ti ṣe yẹ̀wò ohun tó lè ṣe tẹ́lẹ̀. Gba Olúwa gbọ́ ti ṣe ohun tó lè ṣe tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ sí ṣe. O lè gbọ́ràn, o lè ríran. Olúwa ti fa ohun gbogbo tu. Tìrẹ ti wà ńbẹ̀, tìrẹ wà lẹ́gbẹ́ rẹ ńbẹ̀. Gbàgbọ́, gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́. A ti kéde rẹ̀, a ti pàṣẹ rẹ̀. a ti sọ jáde gba tirẹ gba tó bá rí tó gbà á kó sì ké aleluya kó ké àmì níbẹ̀ jáde wá kó wá jẹ́rìí jáde wá láti wá jẹ́rìí olúwa ti ṣe ná jáde wá mọ́ pa mọ́ra jáde jáde wá láti pín ẹ̀rí rẹ àti ṣe ná àti ṣe ná a ò fẹ́ kí àwọn ènìyàn ó máa lọ ìwọ náà ní láti dúró kó gbọ́ ẹ̀rí àwọn ẹlòmíràn bó ti ń gbọ́ ẹ̀rí àwọn ẹlòmíràn wà á rí ti ẹgbà kò sí ohun tí ọlọ́run ò lè ṣe ó ti ṣe ohun gbogbo dáadáa lálẹ́ yìí alẹ́ ẹ̀rí ni alẹ́ yìí ohun láti ń ṣẹlẹ̀ náà jáde à ń dúró dì ọ́ àwọn agbaninímọ̀ràn ń dúró wọ́n fẹ́ gbọ́ ẹ̀rí rẹ kó ba lè ní àǹfààní láti pin pẹ̀lú àwọn ènìyàn ọlọ́run níbi gbogbo kárí ayé níbi gbogbo agbára ọlọ́run ti ṣe níbi gbogbo pé ẹ̀rí rẹ àkókò náà rèé láti tẹ́tí sí ẹ̀rí rẹ mọ́ pa mọ́ra jáde wá àwọn ẹlòmíràn ti ń jáde náà má dúró síbẹ̀ má ṣe dúró síbẹ̀ àwọn ẹlòmíràn ti ń jáde àwọn kan ti ń jáde ìwọ náà máa bọ̀ láti wá pín ẹ̀rí rẹ má pa ẹ̀rí rẹ mọ́ra má bò mọ́lẹ̀
0: àwọn akọrin kí wọ́n fún wa ní orin wọn.

0: ẹ jẹ́ ká lọ sórí ẹ̀rọ ayélujára ká tẹ́tí sẹ́ẹ̀rí lórí ẹ̀rọ ayélujára. Lóòtú tọ́ òní ni ọjọ́ kẹrin olúwa ti jẹ́ olóòótọ́ sí wa láti ọjọ́ àkọ́kọ́ ọjọ́ kejì ọjọ́ kẹta àti lónìí láìṣe àní-àní àwọn nǹkan ńlá ni ọlọ́run sì ń ṣe lórí ẹ̀rọ ayélujára bí a ti ń pẹ̀rí yìí láti orí ẹ̀rọ ayélujára ohun tí olúwa ń ṣe nínú ayé àwọn ènìyàn a mú ẹ̀rí yìí wá láti Ùrùmí. Ẹni yìí wípé mo fẹ́ jẹ́rìí sí ògùn ọlọ́run mo ti ní ìrora nínú orúnkún mi ṣùgbọ́n lẹ́yìn àdúrà ènìyàn ọlọ́run mo gba iṣẹ́ ìyanu ẹyin olúwa lógo láti ọ̀dọ̀ Ayọ̀mídé Àjàlá ó ní ẹyin olúwa nítorí pé fúngbà pípẹ́ ni mo ti ní ìrora nínú àgọ́ ara mi mi ò lè gbé ọwọ́ àti ẹsẹ̀ láti ṣe ohunkóhun ṣùgbọ́n lánàá nínú ìtọ́jú kárí ayé ìrora yìí pòórá mo gba ìrìnsàn ẹ bá mi yin olúwa lógo látorí YouTube ẹ jẹ́ kí a gbọ́ ẹni yìí sọ pé ẹyin olúwa ọlọ́run ti wò mí sàn pé a ti dá mi nídò kúrò nínú ìrora tó mo pọ́nrán ó sì sọ mí dọ̀tun ògo ni fọlọ́run ẹkẹ aleluya ẹ̀rí yìí la gbà láti ọ̀dọ̀ dókítà John Ezegu láti sango ọ̀tà ó jẹ́rìí wípé òun ti ní ìrírí ìrora nínú ẹ̀yìn rẹ̀ fún kan bí ọdún méjì ṣùgbọ́n lẹ́yìn àdúrà ènìyàn ọlọ́run wá ṣàwárí pé ìrora yìí ti pò lọ pátápátá aleluya dókítà náà tó gba ìwòsàn ohun bá a ṣe mú ẹ̀rí yìí wá látọ̀dọ̀ arábìnrin Justina láti ìpínlẹ̀ Òǹdó ó ní láti ọdún márùn-ún lòun ti ní ìrora nínú ẹyìn òun pé ó sì ti lo pọ́nrán ó ti lo ọ̀pọ̀lọpọ̀ oògùn ṣùgbọ́n asán ló já sí ṣùgbọ́n lálẹ́ yìí bí bàbá wa nínú olúwa ṣe ń gbàdúrà pé wọ́n ní ìmọ̀lára pé nǹkan kan ṣẹlẹ̀ ńbẹ̀ wá fi ọwọ́ sí ẹnu yẹn sí ìyàlẹ́nu gbogbo ìrora yẹn pòórá ẹyin olúwa lógo ẹ̀rí yìí náà wá látorí YouTube tó ní Àlàbí wípé bó fìbùkún fórúkọ olúwa ni tó wò mí sàn kúrò nínú ìrora ọgbẹ́ inú pé bí mo ti gbọ́ ìwàásù lẹ́yìn àmì tó wá gbẹ̀yìn àdúrà ìyanu ìrora yìí lọ ẹyin olúwa lógo ẹ̀kẹ́ aleluya láti ìpínlẹ̀ Delta glorious wípé ẹyin olúwa nítorí pé mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ó wò mí sàn kúrò nínú ìtọ̀sílé akínyẹyẹ oyinlọlá láti ìpínlẹ̀ èkó ní nàìjíríà ó ní ògo ni fọlúwa pé lẹ́yìn àdúrà ènìyàn ọlọ́run lálẹ́ yìí ìrora àyà mi fò lọ ẹyin olúwa aleluya ìrora ń pòórá ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rí ló wà látorí ẹ̀rọ ayélujára bí a ti padà sọ̀sọ́tọ̀ olùṣọ́ àgùntàn tó ń darí ètò àmì olúwa tó ń ṣe é lọ́run yẹn ó ṣe káàkiri torí náà múra sílẹ̀ a ó gbọ́ ẹ̀rí àkọ́kọ́ níbi tá a ti ń ṣe ìsọjí gan a fẹ́ rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn tí wọ́n ń pín ẹ̀rí pé kẹ́ẹ̀kọ̀ọ́ kẹ́ ẹ jẹ́ kí ẹ̀rí yín mọ lórí ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí àwọn adarí wa ti ṣe fún yín ẹ mọ́ sọ kọjá ń tẹ́ ẹ sọ fún wọn ẹ sọ ń tẹ́ ẹ sọ fún wọn gan kó ní wàá bùkún yín ẹ kúrọ̀ lẹ́yìn ìjọ ẹ kúrọ̀ lẹ́yìn ìjọ ní ájú mi lálẹ́ yìí nírọ̀lẹ́ yìí ni ajá pélé jà wọ́n ní ẹ̀rí fún wa jẹ́ ká gbọ́ ìjọ ẹyin olúwa lógo orúkọ mi ni jane adápọlẹ wọ́n wá láti ìpínlẹ̀ èkó lọ́jọ́ ajé wọ́n ní ìmọ̀lára ìrora tó le pọ́nrán ní ọwọ́ ọ̀tún nínú ikùn wọn ó lágbára gan wọ́n wá pinnu láti yẹ̀ ẹ́ wò lórí ẹ̀rọ ayélujára ohun tó lè má fà á wọ́n wá rí pé ohun tó ń ṣe àbájáde rẹ̀ ohun tó burú gan ni ó wá bà wọ́n lẹ́rù wọ́n wá sọ báwọn òbí wọn bàbá wọn wọn ti ẹ̀ wá gbé ìpè nígbà tó ń pè wọ́n ń pè wá yá wọ́n gbé wọ́n wá gbàdúrà fún wọn wá sọ fún wọn pé pásọ kúmúyí wà lọ́tà bó bá lè wá sísọjí kárí ayé pẹ̀lú kúmúyí wọ́n wá gbìyànjú ṣùgbọ́n wọn ò lè wá wọn ò lè rìn wọn ti ẹ̀ lè jẹun kóhun wọn ò lè jókòó kò lè sùn ó wà nínú ìrora tó lágbára gan.
1: yóò gbẹ̀san fún ara rẹ ó ní nírú àkókò bẹ́ẹ̀ ó yẹ kí o dúró de olúwa wípé bí o bá dúró de olúwa.
0: arabinrin wa so fun gbogba to le lo sibi kibi so po lore won le ikun yen o leyin adura eyin ara irora yen si wa nbe sugbon nigba to fe sun irora yen si le koko gan o buru sugbon goya wa sun lo ngo wa ji nikan bi ago 12 o wa sawari pe irora yen o ti lo kuro o wa ni opin nu o wa dun o wa bere si fo soke opo wa bere si yo pe so to ni so to ni so mo ni mo ni mo le re o wa bere si je o bere si mo mi titi di se o wa lati wa pe ri pe mi o le pa mo la o eyin oluwa logo iwo la ye pe la ti re na ti pe la legbe re nibe gba oluwa gbo ko jade wa lati pe ri re isoro ta ni la daruko re iyan olorun se gbadura ni re aye mi dara nigba to wa gbadura o wa sun nigba to wa ji irora ye ti pura nibe iye oluwa eri to kan ma gbagbe wipe ounje akoko ounje akanse yo wa lola akoko ounje akanse fun awon ti won fi aye won fun oluwa ni ago meta osan nibi ton ti n se seju lohun ijo eyin oluwa logo ijo eyin jesu alaye logo mo wa bi lati wa jeri fun ore olorun ninu aye mi láti nǹkan bí ọdún mẹ́ta wọ́n ti ní irú ìṣòro ní àyà wọn tó rìn káàkiri tó lọ láti ọrùn lọ sí ẹsẹ̀ nígbà tó bá rìn ó máa ní ìmọ̀lára ìrora nínú àgọ́ ara wọn nígbà mìíràn yóò dàbí ẹni pé wọ́n da iná sínú àgọ́ ara wọn wọ́n wá tẹ̀síwájú láti máa gbàdúrà sóluwa wọ́n gbàdúrà sóluwa pé olúwa àgọ́ ara mi jẹ́ tẹ́ǹbìlì ọlọ́run alàyè wípé èmi ò ń ṣe ọmọ ẹni tó yẹ kó máa níṣòro pé gbọ́dọ̀ padà síbi tó ti wá ṣùgbọ́n nígbà tó wá wọ́n dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lọ́jọ́ rú wọ́n ní wọ́n gbọ́dọ̀ sin ọlọ́run wọ́n sì wípé wọn ò lọ́lọ́run mìíràn ó gbọ́dọ̀ ṣàṣepé iṣẹ́ ìyanu mi ohun kó yóò kó wà nínú àgọ́ ara mi olúwa mo fẹ́ kó bá mi mú kúrò ó wá gbàdúrà lọ́jọ́ rú lọ́jọ́ àlàmísì lánàá nígbà tí ènìyàn ọlọ́run wà sùn nípa àgọ́ ara wa tó jẹ́ tẹ́ǹbìlì ọlọ́run alàyè wọ́n wá gbá ìlérí yẹn mú wọ́n wá gbà gbọ́ lójijì wọ́n kọ̀ rí pé ó dàbí pé nǹkankan ó tú kúrò lára wọn lágọ̀ ara wọn gbogbo tó rìn káàkiri ẹ ó jáde lọ ẹkẹ́ aleluya ẹyin jésù alàyè lógo àní iná yẹn gan mo sọ pé iná oṣó tó wà lára mi pa ọlọ́run olódùmarè ó sì paná tó wà lágọ̀ ara wọn fi ògo fún olúwa torí pé jẹ́ ọlọ́run alàyè ọlọ́run mi ọlọ́run alàyè mi ẹyin olúwa lógo máa lọ kó máa gbádùn ìbùkún olúwa máa lọ láti máa gbádùn ìbùkún olúwa kó olúwa kó bùkún ọ ìbùkún rẹ yóò jẹ́ báńtálẹ́ ẹni tí ẹ̀rí kan nípa ti ètò ìṣègùn òyìnbó psychotraumatic orúkọ ìṣòro ẹni wọ́n dá yẹn ó wá gbàwòsàn ẹ̀rí mìíràn ẹni tí ẹ̀rí tún kàn ẹyin olúwa ẹyin olúwa lógo orúkọ mi ni mílíkà ṣàìbù mo fẹ́ jẹ́rìí fún ore ọlọ́run ní ayé mi nígbà tí mo ń bọ̀ wá sí ìsọjí kárí ayé pẹ̀lú kúmúyì mo ní àwọn ìpèníjà kan mo wá sọ fún ọlọ́run pé nígbà tí n bá wá síbí mi ò kàn ní jẹ́ olùwòran nìkan tó kópa ṣùgbọ́n màá ní èrí wọ́n wá gbàdúrà pé nígbà tí ènìyàn ọlọ́run gbàdúrà lánàá nítorí nígbà gbogbo tí n bá ti sùn tí mo jí ma ji pelu efori to lagbara mo wa ni awon kan to rin loju mi nigba ti n ba de oju mi yo ma se mi bi igba ti kokoro wo oju mi nigba ti eniyan olorun wa gbadura gbogbo irora yi ati airorosun efori gbogbo e lo pura mi ere wa mo ni oruko jesu ma lo ko gbadun ibukun re yo je ba ntale ni oruko jesu ami oni efori to leke nka ati omi to n jade loju gbogbo e lo pura.

0: ẹjọ́ ká tẹ́tí sí àwọn ìfilọ̀ wọ̀nyí. Àkànṣe àpéjọ àwọn onígbàgbọ́ yóò wà fún gbogbo àwọn tó fayé wọn fólúwa alákòókò ìsọjí yìí lọ́jọ́ ìsinmi tó ń bọ̀ ọjọ́ kẹfà oṣù kẹsàn-án ọdún 2026 ní gbogbo àwọn ẹ̀ka ìjọ wa káàkiri. Àwọn ìfitónilétí mìíràn làwọn fi ránṣẹ́ sí wa nígbèṣe inú olùṣọ́àgùntàn wa yóò dùn kẹ́ ẹ darapọ̀ mọ́ àpéjọ láyìí níbi tí wọ́n ti ń ṣe ìsọjí lọ́hùn. Àpéjọ àwọn onígbàgbọ́ yóò wáyé ní Deeperlife Bible Church headquarters lólu ìjọ tó wà ní ìlú Àwẹ́là ní ojú ọ̀nà toll gate ní ọ̀tà lọ́hùn. Bákan náà fún àwọn tí wọ́n ti fi ayé wọn fún Olúwa tí wọ́n sì ní ẹ̀rí tó bá ti gba iṣẹ́ ìyanu rẹ jọ̀ọ́ pé ẹ̀rí rẹ pẹ̀lú wa lórí WhatsApp number tá a ti fi tẹ̀sójú ẹ̀rọ tàbí kí ẹ lọ sórí gckhk.org.testimony. Bákan náà ẹ tún lè ṣe kẹ́ ẹ gba àwọn ẹ̀rí yín sórí fídíò lórí WhatsApp àti Telegram láti wá ṣe é. Olúwa bí ẹ ti ṣe yóò bùkún yín lórúkọ Jésù, bùkún rẹ yóò sì jẹba ń tálẹ́. Mo ní ìbùkún rẹ yóò wà pẹ̀lú rẹ títí ní orúkọ Jésù. Yé Olúwa lógo, ẹ̀yin Jésù alàyè lógo, orúkọ mi ní ti dárúkọ wọn. Mo fẹ́ jẹ́rìí fún ohun tí Olúwa ti ṣe fún mi. Pé ojú mi yìí lẹ́yìn wàásù olùṣọ́àgùntàn wọ́n fi ayé wọn fún Olúwa. Báyìí mi ò ṣe tí mo ń ṣe mọ́ ẹ̀yin Olúwa lógo. Bákan náà mo fẹ́ jẹ́rìí nípa ìrora àgọ́ ara tí mo gbé wá sínú ìsọjí kárí ayé oní ìrora. Ṣùgbọ́n lẹ́yìn àdúrà olùṣọ́àgùntàn ìrora yẹ ti lọ. Kí alleluia. Èyí ẹni olúborí ẹ̀rí yẹn níbi ló ti di ẹni ìgbàlàwọ́ dọmọ Ọlọ́run Abá Ọyọ̀. Olúwa yóò pa ọmọ lórúkọ Jésù. Ìrora pòórá ẹni tó kàn. Ẹyin Olúwa lógo. Ẹ pe Jésù Olúwa yìí lógo. Ẹ̀yin ará inú mi dùn láti wà bí lónìí. Orúkọ wọn ni Angela. Ẹyin Olúwa lógo. Wọ́n wá láti Rijoni Lùsádà. Wọ́n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbàlà ọkàn wọn kó orúkọ rẹ̀ dà yìí lógo lórúkọ Jésù pé ọwọ́ yẹn ti ń dùn wọ́n fún ọ̀pọ̀lọpọ̀ oṣù. Wọn ò tí ẹ lè rántí ìgbà tí ìṣòro yẹn bẹ̀rẹ̀. Ṣùgbọ́n nígbà tí ìṣòro yẹn ìrora yẹn bá dé oríṣiríṣi kan ni wọ́n ń lò. Wọ́n wá ń sọ pé bóyá nítorí omi tí wọ́n ti fà sára tàbí àwọn bẹ́rẹ́ tí wọ́n gbà wá lo kẹrìsìn àti ọṣẹ láti máa tẹ̀ ẹ́ nínú àpò wọn níbẹ̀. Bàbá Ìjẹ̀bú gan wà ńbẹ̀. Rọ́ọ̀bù tán fi máa ń tẹ̀ ẹ́ tán fi wọ́ ọ síbẹ̀ kò sọ́nà àbáyọ. Wọ́n lọ́jọ́ orí tó kọjá bí olùṣọ́àgùntàn ṣe ń gbàdúrà wá ní gbọ́wọ́ rẹ lébi tó bá ń ro ọ́. Ó wá dàbí pé kí n gbọ́wọ́ mi sókè kí n gbé sórí mi. Ẹbìnrin ẹ wá sọ pé rántí ọwọ́ rẹ yẹn ńgbà tán gbọ́wọ́ lébẹ̀ yẹn bí olùṣọ́àgùntàn ṣe gbàdúrà báyìí. Wọ́n wá rí nǹkan kan tó jáde nínú ọwọ́ yẹn ńgbà tán wá mí. Wọ́n wá rí jẹ́ kí n tó yẹ ọwọ́ yẹn wò. Wọ́n wá yẹ̀ ẹ́ wò. Ìrora yẹn ò sí ńbẹ̀ mọ́. Ẹyin Olúwa lógo. Mo ní ṣé bẹ́ẹ̀ náà ni wọ́n gbaṣẹ́ ìyanu. Wọ́n wá gbà lọ́jọ́ àkọ́kọ́. Ọmọ tí yẹ kí n ṣe fún Olúwa rẹ báyìí Olúwa lógo. Máa lọ kó máa gbádùn ìwòsàn rẹ. Bẹ́ẹ̀ ni ó rí o. Ọlọ́run yọjú ìṣòro náà. A ò gbọ́dọ̀ gbàgbé pé lọ́la láago méje àbọ̀ lórọ̀. Ìjọsìn gbogbo àgbáyé yóò wà ní aago méje àbọ̀ lórọ̀. Torí náà a ń retí gbogbo yín. Ẹ mú àwọn ẹlòmíràn wá pẹ̀lú yín. Yóò jẹ́ àkókò ìyanu níwájú Olúwa. Àmín. tá a gbọ́ lálẹ́ yẹn tó jẹ́rìí lálẹ́ yìí ó ṣẹ̀ṣẹ̀ jẹ́rìí. Ọwọ́ tí kò lè rìn dáadáa tí ó ti yẹ̀wò kò sí ìrora ń bẹ̀ mọ́. Wọ́n máa ń lo oògùn tẹ́lẹ̀ ṣùgbọ́n lọ́jọ́rú tó kọjá gbogbo ẹ̀ ló pòórá gẹ́gẹ́ bí ẹ̀rí wọn. Ẹyin Olúwa lógo. Ẹyin Olúwa lógo.
1: Mo wá sínú GCK láti Wednesday. Ìgbà tí mo dé GCK lónìí yìí láti ìyá 2020 mo ti ní stroke but 2024 serious gan but lónìí yìí nígbà tí bàbá wa ní Olúwa tán gbàdúrà tán mo rí i pé àlàáfíà atẹ́gùn àlàáfíà fẹ́ sínú ayé mi bí ara mi ṣe wúwo tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo rí i pé kò wúwo bẹ́ẹ̀ mọ́. Mo rí pé ogun yẹn ti ṣẹ́ nínú ayé mi lónìí yìí mo ti di aṣẹ́gun ẹ bá mi yan Ọlọ́run lógo.
2: Praise the Lord.
0: Ẹ̀yin Olúwa lógo. Florence Akinyemi lorúkọ wọn láti Ìwòye Ìlógbòrijàn. Wọ́n ní àrùn rọpárọsẹ̀ láti ọdún 2020 ara ti wá wúwo ṣáájú àkókò yìí nípòrò ọ̀fẹ́ Ọlọ́run bí ènìyàn Ọlọ́run ṣe gbàdúrà. Ó wá rí atẹ́gùn àlàáfíà tó fẹ́ sínú àgọ́ ara yẹn báyìí. Wọ́n wá lè gbé ara rí bá ṣe ń ṣàpẹrẹ báyìí. Ẹ̀yin Olúwa lógo. Olúwa tó ti ṣe fún yóò ṣe fún wọn náà mọ́ panu mọ́. Yẹ ara rẹ ò kó yẹ àgọ́ ara rẹ ò kó sì jáde wá láti wá pẹ̀lú rẹ. Ẹ tẹ́ rí kàn. Ẹ̀yin Olúwa lógo.
3: Mo fẹ́ sọ Yorùbá ẹ̀jọ́. Ọ̀mùtí ni mí láti kókó ni ìyá ni bàbá. Orúkọ mi ni Oyè Sanmi Comfort Adeola. Sanmi Comfort Adeola. Láti kókó láti máa mutí nínú ìrànwá tó jẹ́ pé wọ́n máa ń pè wá lọ máa rántí wẹ̀ bí òjò. So mo ti wá mutí yẹn tó jẹ́ pé ó ti yùsì mọ́ mi tí gbogbo àwọn èèyàn fi mọ̀ mí sí ìyá Sabina. Ọ̀gá tí mò ń bá ṣiṣẹ́ ló mú mi dénú jọ yìí tó jẹ́ pé wọ́n sọ pé kí n wá sí kámpù mi lè ṣe kí n má mutí fún ọjọ́ kan tó dẹ̀ stand àwọn èèyàn máa ń sọ pé bóyá mi lè ọtí tí mò ń mu yìí ò lè jẹ́ kí n rọ́mọ bí ṣùgbọ́n mo lóyún mo bímọ ẹni tí mo lóyún gan fún ó sá fún mi ṣùgbọ́n láti bíi 5 days sí tí mo ti wà bí ọtí yìí ò kí ń wù mí mu mo ń rùn sí mi ẹ bá ní Olúwa lógo.
0: Ẹ̀yin Olúwa lógo. Orúkọ arábìnrin wa ni Yosemi Comfort. Ọlọ́tí ni wọ́n pé láti nǹkan bí ọdún márùn-ún ló ti wà bẹ́ẹ̀ wọ́n sì wá wá sínú ìsẹ́jú yìí ṣùgbọ́n nínú ìsẹ́jú yìí agbára ọtí mímu ti fọ́ nínú ayé wa ike hallelujah. A ti dá a nídè agbára Ọlọ́run yóò sì tẹ̀síwájú láti máa pa mọ́ lórúkọ Jésù. Máa lọ kó o máa gbádùn òmìnira àti ìgbàlà rẹ nínú Kristi. Ẹ̀yin Olúwa lógo. Ẹ̀yin Jésù àlàyé lógo. Orúkọ mi ni Angelin Blessing. Mo fẹ́ jẹ́rìí bí Ọlọ́run ti ṣe lánàá ayé mi lọ́dún 2025. Mo ní ìrora tó le pọ́nrán lé àyà mi lọ́dún 2026. Ó gba ìwòsàn ṣùgbọ́n lóṣù tó kọjá mo tún bẹ̀rẹ̀ sí ní ìmọ̀lára ìrora yìí. Mo wá ní ṣé ìrora yìí tó padà wá ní ṣùgbọ́n lọ́jọ́rú pọ̀tà pé mi ò sí bí mo wò lórí ẹ̀rọ ayélujára. Ṣùgbọ́n lánàá bàbá wa ní Olúwa ó dárúkọ ìṣòro wọn nípínlẹ̀ ọ̀fẹ́ Ọlọ́run mo gba ìwòsàn mi mi ò sì ríra mọ́ òun ẹyin Olúwa lógo. Àmì máa lọ kó máa gbádùn ìbùkún àti ìwòsàn rẹ. Ńbẹ̀ la ó fi àdàgbà ọ̀rọ̀ tì sí lálẹ́ yìí a fẹ́ lọ sí àkókò èyí ká a sì gbàdúrà ká a lè máa padà lọ sílé láti lọ sinmi.

0: mi.
1: We are going to rise
0: up and appreciate the Lord for what He has done for us.
1: Salvation,
0: Ibala,
1: healing,
0: Iwosa,
1: deliverance,
0: Idande. Bíbélì láti múṣẹ lójú wa jẹ́ ká mọ rírì Olúwa kí a sì fi àwọn tó ti gba ìbùkún yìí lé Olúwa lọ́wọ́ pé kí ìbùkún náà kó wà pẹ̀lú wọn títí. Jẹ́ ká gbàdúrà fún olùṣọ́ àgùntàn wa pé kó Olúwa kó tún wọn kún lọ́tún, Olúwa kó bẹ̀ wọ́n wò lọ́tún lóòrọ̀ ọ̀la. Wọ́n ó tún jáde wá pẹ̀lú rẹ̀ ọ̀fẹ́ Ọlọ́run, pẹ̀lú agbára Ọlọ́run, pẹ̀lú ìfàmì ròyìn tuntun. Ká gbàdúrà fún àwọn ènìyàn ní orúkọ Jésù ni a gbàdúrà. Bàbá wa ọ̀wọ́n lé ọ̀rọ̀ ọmọ rírì yín nítorí ohun tẹ́ ẹ ti ṣe fún wa. Adúpẹ́ fún ìgbàlà, adúpẹ́ fún ìwòsàn, adúpẹ́ fún ìdáǹdè. Ohun gbogbo tá ń gbàdúrà tá sì ń béèrè náà ni gbogbo àwọn ìbùkún yìí kó wà pẹ̀lú wa títí ní orúkọ Jésù. Fún bàbá olùṣọ́ àgùntàn wa tẹ́ ń lò fún wa, ẹ tún wọn kún lọ́tún, ẹ bẹ̀ wọ́n wò lọ́tún ní orúkọ Jésù. Nígbà tá ó bá padà wá lórọ̀ ọ̀la àti nírọ̀lẹ́, yóò tún jẹ́ àkókò ìbẹ̀wò tí ó ṣọ̀wọ́n látorí ìtẹ́wá lórúkọ Jésù. Bí a ó ṣe máa padà lọ sí gbogbo ibi tá a ti wá gbogbo àwọn olùkópa níbí àti ní gbogbo àgbáyé yóò délé láìsí ìṣòro kankan lórúkọ Jésù. Ẹ pa wá mọ́kò nù gbogbo ibi ní òru ìbẹ̀rù àtọ̀run wá yóò wà lórí gbogbo àwọn tó ti kópa lórúkọ Jésù. A mọ rírì yín púpọ̀ púpọ̀ nítorí a mọ̀ kó fún tẹ́ ti ṣe ògo ni fórúkọ mímọ yín ní orúkọ Jésù ni a gbàdúrà. Kí Olúwa bùkún yín, ó dàárọ̀.

0: leaves, supports, sprint. Every pattern with its resources identified. Going on, building.
1: Oh, what about me?
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
3: Ìsẹ́lẹ̀ ìkejì tí Pọ́ọ̀lù Apọ́stẹ́lì sí àwọn ará Kọ́rìntì, orí ìkeje. Nítorí náà, ẹ̀yin olùfẹ́, bí a ti ní ìlérí wọ̀nyí, ẹ jẹ́ kí a wẹ ara wa mọ́ kúrò nínú gbogbo ẹ̀gbin ti ara àti ti ẹ̀mí, kí a máa sọ ìwà mímọ́ di pípé ní ìbẹ̀rù Ọlọ́run. Ẹ gbà wá tọkàntọkàn, a kò fi ibi ṣe ẹnikẹ́ni, a kò bá ẹnikẹ́ni jẹ́, a kò rẹ ẹnikẹ́ni jẹ. Èmi kò sọ èyí láti dá yín lẹ́bi, nítorí mo ti wí ṣáájú pé ẹ̀yin wà ní ọkàn wa kí a lè jùmọ̀ kú àti kí a lè jùmọ̀ wà láàyè. Mo ní ìgboyà ńlá láti bá yín sọ̀rọ̀, ìṣògo mi lórí yín pọ̀, mo kún fún ìtùnú, mo sì ń yọ̀rí kọjá nínú gbogbo ìpọ́njú wa. Nítorí pé nígbà tí àwa tilẹ̀ dé Makedonia, ara wa kò balẹ̀, ṣùgbọ́n à ń wàhálà wa ní ìhà gbogbo, ìjà ń bẹ lóde, ẹ̀rù ń bẹ nínú, ṣùgbọ́n ẹni tí ń tu àwọn onírẹ̀lẹ̀ nínú, àní Ọlọ́run, ó tù wá nínú nípa dídé títù. Kì í sì ṣe nípa dídé rẹ̀ nìkan, ṣùgbọ́n nípa ìtùnú náà pẹ̀lú tí ẹ ti tù ú nínú. Nígbà tí ó ròyìn fún wa, ìfẹ́ gbígbóná yín, ìbànújẹ́ yín, àti ìtara yín fún mi, bẹ́ẹ̀ ni mo sì túbọ̀ yọ̀, nítorí pé bí mo tilẹ̀ fi ìwé mú inú yín bàjẹ́, èmi kò kábàámọ̀, bí mo tilẹ̀ ti kábàámọ̀ rí, nítorí tí mo wòye pé ìwé ni mú yín banújẹ́, bí ó tilẹ̀ jẹ́ pé fún ìgbà díẹ̀, èmi yọ̀ ní ìsinsìnyí, kì í ṣe nítorí tí a mú inú yín bàjẹ́, ṣùgbọ́n nítorí tí a mú inú yín bàjẹ́ sí ìrònú pèwàdà, nítorí tí a mú inú yín bàjẹ́ bí ẹni ìwà bí Ọlọ́run, kí ẹ̀yin kí ó má ṣe tipasẹ̀ wa pàdánù ní ohunkóhun. Nítorí pé ìbànújẹ́ ẹni ìwà bí Ọlọ́run a máa ṣiṣẹ́ ìrònú pèwàdà sí ìgbàlà tí kì í mú àbámọ̀ wá, ṣùgbọ́n ìbànújẹ́ ti ayé a máa ṣiṣẹ́ ikú. Kíyèsí, nítorí ohun kan náà yìí tí a mú yín banújẹ́ fún bí ẹni ìwà bí Ọlọ́run, ìṣọ́ra tí ó mú bá yín ti kára tó, ìjírẹ̀bẹ̀ yín ti tó, àní ìrunú, àní ìbẹ̀rù, àní ìfẹ́ gbígbóná, àní ìtara, àní ìgbẹ̀san, nínú ohun gbogbo ẹ ti farahàn pé ara yín mọ́ nínú ọ̀ràn náà. Nítorí náà, bí mo tilẹ̀ ti kọ̀wé sí yín, èmi kò kọ́ nítorí ẹni tí ó ṣe ohun búburú náà, tàbí nítorí ẹni tí a fi ohun búburú náà ṣe, ṣùgbọ́n kí àníyàn yín nítorí wa lè farahàn níwájú Ọlọ́run. Nítorí náà, a ti fi ìtùnú yín tù wá nínú, àti ní ìtùnú wa ayọ̀ gidigidi nítorí ayọ̀ títù, nítorí láti ọ̀dọ̀ gbogbo yín lè a ti tu ẹ̀mí rẹ̀ lára. Bí mo tilẹ̀ ti lérí ohunkóhun fún ọ nítorí yín, a kò dojú tì mí, ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwa ti sọ ohun gbogbo fún yín ní òtítọ́, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni orí tí a lé níwájú títù sì já sí òtítọ́, ìyọnu rẹ̀ sì di púpọ̀ gidigidi sí yín, bí ohun ti rántí ìgbọràn gbogbo yín, bí ẹ ti fi ìbẹ̀rù àti ìwárìrì tẹ́wọ́ gbà á, mo yọ̀ nítorí pé ní ohun gbogbo mo ní ìgbẹ́kẹ̀lé nínú yín. Epístẹ́lì kejì ti Pọ́ọ̀lù Apọ́stẹ́lì sí àwọn ará Kọ́rìntì, orí ìkẹjọ. Pẹ̀lú ará, àwa ń sọ fún yín ní ti orí ọ̀fẹ́ Ọlọ́run tí a fi fún àwọn ìjọ Makedonia. Bí ó ti jẹ́ pé nínú ọ̀pọ̀ ìdánwò ìpọ́njú, ọ̀pọ̀lọpọ̀ ayọ̀ wọn àti ibú àìní wọn di pípọ̀ sí ọ̀rọ̀ ìlàwọ́ wọn, nítorí mo jẹ́rìí pé gẹ́gẹ́ bí agbára wọn, àníjọ agbára wọn, wọ́n ṣe é láti ìfẹ́ inú ara wọn. Wọ́n ń fi ẹ̀bẹ̀ pípọ̀ rọ̀ wá ní ti ẹ̀bùn ọ̀fẹ́ yìí àti ti ìdàpọ̀ nínú iṣẹ́ ìránṣẹ́ fún àwọn ènìyàn mímọ́, àti èyí kì í ṣe bí àwa ti rò rí, ṣùgbọ́n wọ́n tètè kọ́ fi àwọn tìkára wọn fún Olúwa àti fún wa nípa ìfẹ́ Ọlọ́run, tó bẹ́ẹ̀ tí àwa fi gba títù níyànjú pé bí ó ti bẹ̀rẹ̀ ná, bẹ́ẹ̀ ni kí ó sì parí ẹ̀bùn ọ̀fẹ́ yìí nínú yín pẹ̀lú. Ṣùgbọ́n bí ẹ̀yin ti pọ̀ ní ohun gbogbo, ní ìgbàgbọ́ àti ọ̀rọ̀ àti ìmọ̀ àti nínú ìgbìyànjú gbogbo àti ní ìfẹ́ yín sí wa, ẹ kíyèsí kí ẹ̀yin kí ó pọ̀ nínú ẹ̀bùn ọ̀fẹ́ yìí pẹ̀lú. Kì í ṣe nípa àṣẹ ni mo fi ń sọ, ṣùgbọ́n kí a lè rí ìdí òtítọ́ ìfẹ́ yín pẹ̀lú nípa ìgbìyànjú àwọn ẹlòmíràn. Nítorí ẹ̀yin mo rí ọ̀fẹ́ Olúwa wa Jésù Kristì pé bí òun ti jẹ́ ọlọ́rọ̀ rí, ṣùgbọ́n nítorí yín ó di tálákà kí a lè sọ yín di ọlọ́rọ̀ nípa àìní rẹ̀, àti nínú èyí ni mo fi ìmọ̀ràn mi fún yín, nítorí èyí ṣàǹfààní fún yín. Ẹ̀yin tí ó kọ́ bẹ̀rẹ̀ níwọ̀n ọdún tí ó kọjá, kì í ṣe láti ṣe nìkan ṣùgbọ́n láti fẹ́ pẹ̀lú. Ǹjẹ́ ní ìsinsìnyí ẹ parí ṣíṣe náà pẹ̀lú bí ìmúratẹ́lẹ̀ àti ṣe ti wà, bẹ́ẹ̀ ni kí ìparí sì wà láti inú agbára yín, nítorí bí ìmúratẹ́lẹ̀ bá wà ṣáájú, ó já sí ìtẹ́wọ́gbà gẹ́gẹ́ bí ohun tí ènìyàn bá ní, kì í ṣe gẹ́gẹ́ bí ohun tí kò ní. Nítorí èmi kò fẹ́ kí àwọn ẹlòmíràn wà ní ìrọ̀rùn kí ó sì jẹ́ ìpọ́njú fún yín, ṣùgbọ́n nípa ìdọ́gba pé kí ọ̀pọ̀lọpọ̀ ìní yín lé àkókò yìí lè ṣe ẹ̀kún àìní wọn, kí ọ̀pọ̀lọpọ̀ ìní wọn pẹ̀lú lè ṣe ẹ̀kún àìní yín, kí ìdọ́gba kí ó lè wà. Gẹ́gẹ́ bí a ti kọ́ pé ẹni tí ó kó pọ̀ jù kò ní nǹkan lé, ẹni tí ó sì kó kéré jù kò ṣe aláìní tó, ṣùgbọ́n ọpẹ́ ni fún Ọlọ́run, ẹni tí ó fi ìtara àníyàn kan náà yìí sí ọkàn títù fún yín. nítorí òun gba ọ̀rọ̀ ìyànjú ní tòótọ́, ṣùgbọ́n bí ó ti ní ìtara púpọ̀, òun ti kára rẹ̀ tọ̀yìn wá fún ara rẹ̀. Àwa ti rán arákùnrin náà pẹ̀lú rẹ̀, ìyìn ẹni tí ó wà nínú ìrere yíká gbogbo ìjọ. Kìí sì ṣe bẹ́ẹ̀ nìkan, ṣùgbọ́n ẹni tí a ti yàn pẹ̀lú láti ọ̀dọ̀ ìjọ wá láti máa bá wa rìn kiri nínú ọ̀ràn orí ọ̀fẹ́ yìí tí àwa ń ṣe ìránṣẹ́ rẹ̀ fún ògo Olúwa àti ìmúratẹ́lẹ̀ wa. Àwa ń yẹra fún èyí kí ẹnikẹ́ni má bàa rí wí sí wa nítorí ọ̀pọ̀ yìí tí àwa pín. Àwa ń gbèrò ohun rere, kìí ṣe níwájú Olúwa nìkan, ṣùgbọ́n níwájú ènìyàn pẹ̀lú. Àwa sì ti rán arákùnrin wa pẹ̀lú wọn, ẹni tí àwa rí dájú nígbà púpọ̀ pé ó ní ìtara nínú ohun púpọ̀, ṣùgbọ́n ní ìsinsìnyí ni ìtara rẹ̀ túbọ̀ pọ̀ sí nípa ìgbẹ́kẹ̀lé ńlá tí ó ní sí yín. Bí ẹnikẹ́ni bá ń béèrè ẹni títí tú ìṣe, ẹlẹgbẹ́ àti olùbáṣiṣẹ́ mi ni nítorí yín, tàbí àwọn arákùnrin wa ni ẹnikẹ́ni ń béèrè ni, ìránṣẹ́ ìjọ ni wọ́n ń ṣe àti ògo Kristi. Nítorí náà, ẹ fi ẹ̀rí ìfẹ́ yín hàn wọ́n níwájú ìjọ àti ìṣògo wa nítorí yín.
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
4: Eje ki agbadura Olorun alaanu olore ofe adupe fun ore ofe ti e fi han ni ore oke Calvary nigbati eran omo bibi yin kan soso lati ku fun ese wa awa ni elebi awa ni elese ṣùgbọ́n Jésù Kristi ọmọ bíbí yín kan ṣoṣo aláìlẹ́ṣẹ̀ olóòótọ́ ẹni tí ó ti wà láti ayérayé ẹni tí kò ṣe ohunkóhun kí ó kùnà rí ó kú fún wa ó ru ẹ̀bí wa ó ru ẹ̀ṣẹ̀ wa àdúpẹ́ ẹgbà ọpẹ́ àti ìyìn wa lorúkọ Jésù àdúpẹ́ fún oore ọ̀fẹ́ tí ó fà wá súnmọ́ ọ̀dọ̀ ara yín àdúpẹ́ fún ìdáríjì tí ẹ fún wa lọ́fẹ̀ẹ́ adúpẹ́ fún ojú rere tí ẹ fi hàn wá adúpẹ́ fún ìwẹ̀nùmọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi adúpẹ́ wípé ẹ tún pèsè ayérayé sílẹ̀ fún wa ibùgbé kan lókè ohun tí a kò lẹ́tọ̀ọ́ sí ṣùgbọ́n nípa oore ọ̀fẹ́ nìkan ṣoṣo ní ẹ fi pèsè nǹkan wọ̀nyí sílẹ̀ fún wa ẹ gba ọpẹ́ àti ìyìn wa lorúkọ Jésù ǹjẹ́ bí ẹ ti mú wa wá sí inú ìjọba Ọlọ́run wípé kí a lè máa so èso ìwà mímọ́ àti wípé kí a lè fi ìfẹ́ kìrìsìtẹ́nì tòótọ́ kí a lè fi hàn a ń bẹ̀bẹ̀ wípé ohunkóhun tẹ́ ń béèrè lọ́wọ́ wa tí ẹ fẹ́ kí a fi hàn ní ìgbé ayé titun tí a bọ́ sí yìí ẹ ràn wá lọ́wọ́ kí a lè ní oore ọ̀fẹ́ kí a bá lè ṣe nǹkan wọ̀nyí ní orúkọ Jésù bí a ó ti lọ sínú ọ̀rọ̀ yín lónìí ẹ̀bẹ̀ wa ni wípé ẹ ó ṣe wá lójú ẹ ó là wá lóye ẹ ó jẹ́ kí àwọn nǹkan tí ẹ ti fi pamọ́ nínú ọ̀rọ̀ yín kí o jáde kí a bá lè rí i dáradára kí a bá sì lè tẹ̀lé àwọn nǹkan wọ̀nyí ní ìgbésí ayé wa àdúpẹ́ wípé ti gbọ́ àdúrà wa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Lónìí a ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wa nínú Kólósè orí ìkẹta a ń kà á láti ẹsẹ̀ ìkejìlá sí ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Kólósè orí kẹta láti ẹsẹ̀ ìkejìlá sí ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Nítorí náà bí àyànfẹ́ Ọlọ́run ẹni mímọ́ àti olùfẹ́ ẹ gbé ọkàn ìyọnú wọ̀ ìṣeun ìrẹ̀lẹ̀ inú tútù ìpamọ́ra ẹ máa fara dà á fún ara yín ẹ sì máa dáríji ara yín bí ẹnikẹ́ni bá ní ẹ̀sùn sí ẹnìkan bí Kristi ti dáríji yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni kí ẹ̀yin kí ó máa ṣe pẹ̀lú àti borí gbogbo nǹkan wọ̀nyí ẹ gbé ìfẹ́ wọ̀ tí ṣe àmùrè ìwà pípé ẹ sì jẹ́ kí àlàáfíà Ọlọ́run kí ó máa ṣe àkóso ọkàn yín sínú èyí tí a pè yín pẹ̀lú nínú ara kan kí ẹ sì máa dúpẹ́. Àwọn ẹsẹ̀ mẹ́rin tí a kà yìí láti ẹsẹ̀ ìkejìlá sí ẹsẹ̀ ìkẹẹ̀dógún àwọn ni ó fi àwọn ohun àmúyẹ
5: ni igbesi aye onigbagbo ti o fi han wa dara dara ti o si nso fun a wi pe eyi ni ohun ti olorun reti ni igbesi aye wa wi pe bi olorun ba tin wo enikokan wa ti o wo igbesi aye ti a ngbe irin ti a rin oro ti a nso lati enu wa jade wi pe awon nkan wonyi ni olorun ni o nfe ri apin awon eko yi apin si ipa meta ikini aso nipa iwa ikeji aso nipa ife iketa aso nipa ipe o ye ki a mo wi pe nigba ti a wa sinu ijoba olorun olorun ti pese iwa ti o ye ki a hu o ti pese re sile fun wa gege bi aso ti a pese sile fun omo ti a bi ti a gbe wo eyi ni iwa christiani ikeji olorun fe ki a gbe igbesi aye ti o je wi pe ife ni oro kan soso ti o je olubori tabi akojopo tabi itumo on gbogbo ti a nse wi pe irin wa yo je irin ife oro wa yo je oro ife ise wa yo je ise ife on gbogbo ti a nse on gbogbo ti a nso on gbogbo ti a hu ni iwa yo je nipa ti ife eyi ni a pe ni ikeji ife christiani ki se ife ti ara ki se ife ti eniyan laso ti ko ni ori ofe olorun sugbon ife christiani iketa o ye ki a mo wi pe nigba ti a pe wa sinu ijoba olorun ipe ti olorun pe wa ipe alailegbe ni ipe ti a ko le fi diwon ohun miran ninu aye ni ipe po ninu aye o sese igba miran a ma nri ninu iwe iroyin we pe enikan ti o ma ngba bolu alafesegba ti o wa ni oke okun awon ilu wa nihin orilede wa nihin o sese ki won ki o kowe si ki won ki o fi ipe pe wi pe akoko ti de lati wa fi imunadoko lati ma gba bolu yi lati wa fi han ninu ilu re nihin ipe ti a pe yi o je ipe ti iru eni yi o ka si popo nitori wi pe ilu re tabi orile ede re da lola lati pe fun iru ipe be tabi igba miran o sese a le ri oluko kan ni ile eko giga university o sese ki o ti ma ko ni nipa ina ti owo tabi nipa nina ati rira oja lati oke okun bi o tin ko won yi o sese ki ilu wa tabi orile ede wa ki o ma wa eyi ti a npe ni commissioner ki won ki o si fi iwe pe wo pe ati ri iwe po jafafa ninu eko owo nina ati oja rira paapa julo nina ati didu nina ati rira pelu awon oke okun nitori be a pe jade lati bi ti o tin ko awon eniyan ni eko ani ki o wa se commissioner fun orile ede tabi fun ekun kan iru ipe be awon eniyan ma nfi towoto gba ipe be awa ti a je onigbagbo ipe ti olorun fi pe wa o je ipe ti o ga ju ipe ti awon wonyi ti won wa ninu aye ti won ni a ma menu ba eyi ti a nso yi nigbo se sugbon ti a fe ki o ye wa ni wo pe ohun meta ni o farahan ninu eko ti a nko le oni ikini iwa christiani ikeji ife christiani iketa ipe wa gege bi christiani gege bi onigbagbo ye ki a wo ikini kini awon iwa ti o ye ki o wa ninu igbesi aye wa gege bi eni ti a ti ra pada gege bi eni ti a ti jidide pelu Kristi gege bi eni ti o nsaferi ohun to nbe loke gege bi eni ti a ti da lola ni ti wi pe a ti fi aso ododo a ti fi wo gege bi eni ti a ti koroko re ni iwe iye lorun gege bi awon eni ti angeli n wo ti won yo nitori wi pe a ti ronu po ada kuro ninu awon ese wa kini iwa ti o ye wa irin ti o ye wa kini awon ti o je ojuse wa gege bi christiani tabi gege bi onigbagbo
4: o ye ki a wo awon nkan won yi dara dara nitori opolopo wa ni o je bi omo oba ti o rin bi omo mekunu igba miran bi abari omo oba tabi omo oloye ni adugbo wa be abari bi o tin woso be abari bi o tin rin be abari bi o tin soro to je wi pe omo kekere ti ko ti ipe to daye be ba ngbo oro agba lenu e a ma so pe o mo wi pe no afin lo ti jade oro ogbon oro agba ti o ngbo ninu afin ohun lo njade latenu e sugbon bi a ba ri iru omo be ti o je omo oba ti o jade lati afin sugbon ti o je wi pe oro ti ko bakun gbe oro asiwere oro alai logbon ise awon mekunu ni ari lowo e a so we pe wo omo oba ti o nse bi omo mekunu ti ko mo iru eni ti ohun je awa na gege bi omo oba oba awon oba olowo awon olowa gege bi eni ti a ti fi ipepe wa sinu ijoba olorun awa na o ye ki a mo iru eniyan ti a je o ye ki a mo we pe awa ni eni ti a ti da lola eni ti a ti dari ese reji eni ti a ti se ni omo olorun eni ti awon angeli ti won yo nitori re eni ti o je wi pe owo olorun fun ara re lo te ilu aye raye ilu ti a nlo ohun lo te edo eni ti o je awa ni akoroko re ni iwe iye olorun ojo kan ko le mo ki o sule ki a ma ran ti wa le orun nitori pe oruko a wa ninu iwe iye olorun nitori pe awon angeli won yo nitori wa nitori pe gbogbo awon ohun ti a n reti wi pe nigbati ipe badun ti a pa wa laada ti a o lo jogun re lorun ojojumo ni olorun lo n pese re fun wa mo so wi pe ojo kan ile ojo kan o le mo ki a ma ranti wa li orun iru awa eniyan be o ye ki a mo ru eniyan ti a je o si ye ki a mo wi pe a o dabi awon ti o wa ninu aye wi pe ati gba wala ati dariji wa ati yi wa pada nitori be iwa otun irin otun ni o ye ki o je ti wa je ki a wo lati ese ikejila oni nitori na bi ayan fe olorun eni mimo ati olufe je ki a duro nbe na oni bi ayan fe olorun tele tele awon omo israeli ni a npe ni ayan fe olorun awon iran abrahamu awon ni a npe ni ayan fe olorun nitori ife olorun o farahan daju daju ninu orile ede na ni igba atijo nitori we pe olorun fe fi titobi agbara re ati ogo re ati iyanu re o nfe fi han ninu orile ede israeli ki won ki o ba le je awoko fun gbogbo aye awon ni a npe ni ayan fe olorun sugbon nisisiyi iwo ati emi erupe lele iwo ati emi keferi lasan lasan iwo ati emi eni ti a bi ninu ese eni ti o mo okun ninu ese eni ti o nje ese bi eni jeun ti o mu ese bi eni mu omi tele tele iwo ati emi elegbin ati eleri ni olorun ni o fa wa si odo ara re ti o wo emo ninu eje jesu ti o fun ni ore ofe ti a wa di ayan fe ni waju olorun o wa nso fun wa oni se a o mo ipo wa ni oni se a o mo bi ati je ni waju olorun ni wi pe ati je ayan fe olorun o wa so wi pe eni mimo ati olufe nitori wi pe olorun fe wa o ti so wa di olufe o wa tun so wa di

ṣùgbọ́n bóyá a fẹ́ lọ sí òde tàbí bóyá a gbà wá sí ibi iṣẹ́ kan irú aṣọ tí a sì wọ̀ ni yóò fi wá hàn gẹ́gẹ́ bí ẹni tí a jẹ́ nínú iṣẹ́ bẹ́ẹ̀ ṣé o mọ̀ gẹ́gẹ́ bí ológun bí a bá fẹ́ mọ ẹnìkan gẹ́gẹ́ bí jagunjagun ó ní irú aṣọ tó ń wọ̀ gẹ́gẹ́ bí ọlọ́pàá bí a bá ti rí ọlọ́pàá a mọ̀ gẹ́gẹ́ bí aṣọ tí ó wọ̀ bí o bá sọ fún wa wípé ẹnìkan fẹ́ ṣe ìgbéyàwó ẹni tí ó fẹ́ ṣe ìgbéyàwó yìí ò mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ o wá sọ wípé jẹ́ kí n débẹ̀ torí wípé inú ilé ìsìn wa ni wọ́n ti fẹ́ ṣe ìgbéyàwó yìí mo sì ń fẹ́ láti bá àwọn tí ń yọ̀ mo fẹ́ bá wọn yọ̀ nítorí èyí bíbélì sọ àwọn tí ń sọkún ẹ máa bá wọn sọkún àwọn tí ń yọ̀ ẹ máa bá wọn yọ̀ nítorí bẹ́ẹ̀ mo fẹ́ lọ síbi ìgbéyàwó yìí bí gbogbo ènìyàn ti ń wọlé tí wọ́n ń jáde wọ́n ń wọlé wọ́n ń jáde àwọn akọrin ń wọlé oníwàásù ń wọlé àwọn ẹbí ìyàwó wọ́n ń wọlé ẹbí ọkọ wọ́n ń wọlé bí ọkùnrin tí ó fẹ́ ṣe ìgbéyàwó àti obìnrin tí ó fẹ́ ṣe ìgbéyàwó bí wọ́n ti yọ ò sọ wípé ó ń láti jẹ́ omidan arábìnrin tí ó ń bọ̀ yìí ó ń láti jẹ́ òní wọ́n fẹ́ gbé níyàwó wọ́n ní báwo ló ṣe mọ̀ ṣé o mọ̀ tẹ́lẹ̀ ni òní ó ti wo ojú ẹ̀ wo ìrìnsí ẹ̀ wo aṣọ tí ó wọ̀ wo bí ó ṣe ṣe dájúdájú aṣọ tí ó wọ̀ ó jẹ́ kí a mọ̀ ọ́n yàtọ̀ wípé òní ó fẹ́ ṣe ìgbéyàwó bẹ́ẹ̀ náà ni o ìwọ ni a gbé níyàwó fún Jésù Kristì bí a ò tiẹ̀ mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé arábìnrin mèrí ó máa ti nígbàlá bí a ò tiẹ̀ mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé arákùnrin Samuel ó máa ti nígbàlá ìrísí rẹ ìwọṣọ rẹ àti ohun tí o gbéwọ̀ gẹ́gẹ́ bí agbádá òdodo ó jẹ́ kí a mọ̀ wípé ìwọ ni ẹni tí a gbé níyàwó fún Jésù Kristì èyí ni mo fẹ́ kí o fi sọ́kàn wípé Paul apostoli ó ń sọ fún wa gẹ́gẹ́ bí ènìyàn Ọlọ́run gẹ́gẹ́ bí apostoli ó ń jẹ́ kí a mọ̀ wípé àwọn aṣọ ògbólógbòó àwọn aṣọ àtijọ́ àwọn aṣọ ẹ̀gbin àwọn aṣọ tí a wọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ó fi wá hàn gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ àní bọ́ wọn sọnù àní mú wọn kúrò kí a wá wọ àwọn aṣọ tuntun mìíràn èyí tí ó fi wá hàn wípé àwa ni a gbé níyàwó fún Jésù Kristì wo ẹsẹ̀ ìkẹjọ orí kẹta ṣùgbọ́n nísinsìnyí ẹ fi gbogbo nǹkan wọ̀nyí sílẹ̀ ìbínú ìrunú àrankan ọ̀rọ̀ òdì àti ọ̀rọ̀ ìtìjú kúrò lé ẹnu yín ẹ má sì ṣe purọ́ fún ẹnì kejì yín ẹ sáà ti bọ́ ògbólógbòó ọkùnrin nì sílẹ̀ pẹ̀lú ìṣe rẹ̀ èyí ni à ń sọ fún wa wípé àwọn ògbólógbòó ìṣe ti àtijọ́ àti bọ́ wọn sọnù gẹ́gẹ́ bí ẹ̀wù tí ó darúgbó gẹ́gẹ́ bí aṣọ tí kò tọ́ sí wa nísinsìnyí àti pa wọ́n tì ó wá sọ fún wa wípé a wá gbé ohun mìíràn wọ̀ èyí tí í ṣe tuntun ní ẹsẹ̀ ìkẹwàá ẹ sì ti gbé ọkùnrin tuntun ni wọ̀ èyí tí a sọ di tuntun ní sí ìmọ̀ gẹ́gẹ́ bí àwòrán ẹni tí ó dáa ó wá ń sọ fún wa nísinsìnyí ní ìkọ̀ọ̀kan ohun tí a ní gbéwọ̀ gẹ́gẹ́ bí ẹ̀wù tuntun agbádá òdodo jẹ́ kí a wò ní ìkọ̀ọ̀kan láti ẹsẹ̀ ìkejìlá nítorí náà bí àyànfẹ́ ọlọ́run ẹni mímọ́ àti olùfẹ́ ẹgbẹ́ ọkàn ìyọnú wọ̀ èyí ni Jésù pápá ni ó mẹ́nubà nígbà tí ó ń sọ nípa ọmọ ọ̀dọ̀ kan ìránṣẹ́ kan tí ó gba ìdáríjì ó sì rí ìránṣẹ́ ẹlẹgbẹ́ rẹ̀ ṣùgbọ́n èyí tí ìbá fi ní ìyọnú kí òun pàápàá kí ó sì dáríjì ẹlẹgbẹ́ rẹ̀ kò ṣe bẹ́ẹ̀ Jésù wa ń sọ wípé àwa tí a sọ wípé a ti di àtúnbí tí a jẹ́ ti Ọlọ́run ó yẹ kí a ní ọkàn ìyọnú ẹ̀mí ìwà tútù ìṣoore sí ẹnì kejì wa jẹ́ kí a wo Matthew orí kejìdínlógún a ò ní lè ka gbogbo ẹsẹ̀ tí ó sọ nípa ohun tí Jésù sọ yìí díẹ̀ láòkà bí o bá délé o lè yẹ̀ wò fún ara rẹ láti ẹsẹ̀ ìkẹtàlélógún títí dé ẹsẹ̀ ìkarùndínlógójì ṣùgbọ́n nísinsìnyí jẹ́ kí a wo ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n nítorí náà lí ọmọ ọ̀dọ̀ náà wólẹ̀ ó sì

0: ẹríba fún un. Ó ń wí pé Olúwa, mú sùúrù fún mi, èmi ó san gbogbo rẹ̀ fún ọ. Olúwa ọmọ ọ̀dọ̀ náà sì ṣàánú fún un, ó tu sílẹ̀, ó fi gbèsè náà jì í. Ẹni ìyọnú tí Olúwa rẹ̀ ní sí i, ó dáríjì í. Bákan náà ni Olúwa ṣe fún wa. Gbogbo ẹ̀ṣẹ̀ tí a ti dá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí ó dàbí ìgbèsè tí ó wọ̀ wá lọ́rùn, Ọlọ́run dáríjì wá. Ó wá ń retí wípé kí àwa pàápàá kí a ní ìyọnú sí ẹnì kejì wa, kí a lè dáríjì. Ṣùgbọ́n ọmọ ọ̀dọ̀ tí a dáríjì yìí, ó jáde lọ, ó rí ọmọ ọ̀dọ̀ ẹlẹgbẹ́ rẹ̀ tí ó jẹ ní ìgbèsè díẹ̀, èyí tí ìbá fi dáríjì kò ṣe bẹ́ẹ̀. Èyí ni Olúwa rẹ̀ wá fi pè é padà wípé nígbà tí òun ti ṣàánú fún, ìbá dára bí òun pàápàá bí ó bá ṣàánú fún ẹlẹgbẹ́ rẹ̀. Jẹ́ kí a wò láti ẹsẹ̀ ìkejìlélọ́gbọ̀n. Nígbà tí Olúwa rẹ̀ sì pè é tán, ó wí fún un pé, ìwọ ìránṣẹ́ búburú yìí, mo fi gbogbo gbèsè ni jì ọ́, nítorí tí ìwọ bẹ̀ mí, ìwọ kì í sì ṣàánú ìránṣẹ́ ẹgbẹ́ rẹ gẹ́gẹ́ bí mo ti ṣàánú fún ọ. Nítorí bẹ́ẹ̀, èyí ni Ọlọ́run retí lọ́wọ́ wa, wípé kí a gbé ọkàn ìyọnú wọ̀, kí a ní ìyọnú, kí a dáríji ara wa. Ó ṣeéṣe kí ó jẹ́ ìyàwó rẹ̀ ni ó ṣe ọ́, kí a má fi àáké kọ́rí wípé láéláé a ò ní lè dáríjì. Ó ṣeéṣe kí ó jẹ́ ọkọ ni ó ṣe nǹkan sí ọ tí ó dùn ọ́, kí a má fi àáké kọ́rí wípé rárá láéláé títí ayé yóò fi dópin o ní lè dáríjì. Tàbí ọmọ ló ṣe nǹkan tí a ò fẹ́, kí a má lè ọmọ jáde, kí a sọ wípé kò ní lè bá wa gbénú ilé, kí a sọ wípé a ò ní lè dáríjì. Ó ní kí a ní ìyọnú, kí a gbé ọkàn ìyọnú wọ̀, kí a ní ẹ̀mí ìkáàánú fún ara wa, kí a lè dáríji ara wa. Kì í ṣe nínú ẹbí nìkan, nínú ilé ìsìn ó ṣeéṣe kí a ṣe ara wa. Ṣé a mọ̀ wípé àwa tí a jẹ́ adarí, ìbá ṣe olùṣọ́ àgùntàn àgbàni tàbí adarí ẹkùn, kò sí áńgẹ́lì láàrin wa. Nítòótọ́ ni a gba ọkàn wa là, nítòótọ́ ni Ọlọ́run ti dárí ẹ̀ṣẹ̀ jì wá, nítòótọ́ ni a jẹ́ ènìyàn Ọlọ́run. Ṣùgbọ́n ó ṣeéṣe bóyá abójú fo nǹkan kan ni, bóyá ẹnìkan ló fi ẹ̀sùn sùn wá nípa rẹ, kí a sì sọ ọ̀rọ̀ sí ọ, kí o bí ọ nínú. Ohun tí a ní láti ṣe ni wípé kí a dáríjì. Ìbáàjẹ́ olùṣọ́ àgùntàn ni ó ṣẹ̀ wá ni, àfẹ́rí olùṣọ́ àgùntàn. A tilẹ̀ ti súnmọ́ báyìí, etí ìbákan gbàdúrà fún a kò ní gbàjú ìṣẹ́jú márùn-ún lọ. Ṣùgbọ́n ó lóun ò ráyè kí a dáríjì ara wa. Tàbí ó ṣeéṣe kí ó jẹ́ ẹni tí a fi sí orí ẹkùn ni, ó ṣeéṣe kí ó ṣẹ̀ wá. Bóyá a ń fẹ́ ìtọ́jú, bóyá nǹkan ẹ̀gún ló gún wa lẹ́sẹ̀, a sì rò pé abẹ́ wà lọ́wọ́ rẹ̀ láti yọ ẹ̀gún yìí kúrò, ṣùgbọ́n kò tètè yọ ẹ̀gún yìí, a sì ní ìrora púpọ̀. Ó yẹ kí a dáríjì, ó yẹ kí a ní ìyọnú sí ara wa. Ó sì ṣeéṣe kí ó jẹ́ wípé adarí ẹkùn tàbí adarí ìdàpọ̀ ojúlé, ó ṣeéṣe kí ó jẹ́ pé àwa tí a jẹ́ ọmọ ìjọ la ṣẹ̀ wọ́n. Ó yẹ kí àwọn tí wọ́n jẹ́ olórí lórí wa, ó yẹ kí àwọn náà kí ó lè ní ẹ̀mí tàbí ọkàn ìyọnú, kí a gbé ọkàn ìyọnú wọ̀ sí ara wa. Ẹ jẹ́ kí a wo Aìsáíà orí 128. Aìsáíà orí 128, ẹsẹ̀ ìkeje. Kì í ha ṣe láti fi oúnjẹ rẹ fún àwọn tí ebi ń pa, àti kí ìwọ kí ó mú àwọn òtòṣì tí a ti sóde wá sí ilé rẹ. Nígbà tí ìwọ bá rí arìn horo, kí ìwọ kí ó arìn hòhò, kí ìwọ kí ó bò ó, kí ìwọ kí ó má fi ara pamọ́ kúrò lọ́dọ̀ ẹran ara tirẹ. Èyí ni a ń sọ bí a ti lè ní ọkàn ìyọnú, bí a ti lè fi ìwà tútù tàbí ọkàn ìyọnú bí a ti lè fi hàn wípé bí a bá rí ẹnikẹ́ni tí ebi ń pa nínú àwọn ará nínú Olúwa, tàbí nínú àwọn aládùúgbò wa tí oúnjẹ sì wà lọ́wọ́ wa, kí a fún wọn ní oúnjẹ. Bí ẹ bá rí àwọn tí kò ní lọ́wọ́, kí a gbà wọ́n sí ilé. bi e ba ri awon ti o dabi eni wo pe won ni aso o dabi eni pe won rin hoho ki a fi aso bo won ki a ma se yeye won we pe nitori won o ni aso ti o ye ki won ki o wo ati we pe ki a ma fi ara pamo fun awon ti iya nje ki a ma se be ni we pe a ko mo we pe won nilo awon kan ti o wa lowo wa ki a ri we pe a toju awon elomiran eje ki a wo romu ori kejila ese kewa romu ori kejila ese kewa niti fi ara e ma fi yonu feran ara yin niti ola e ma fi ti eni keji yin saju oni ki a ma fi iyonu feran ara wa nitori be o ye ki a gbe okan iyonu wo ikeji oni o ye ki a ni emi iseun o ye ki a ma sore fun ara wa ko ye ki a duro di igba ti won ba so fun awe pe ah lagbaja o ye ki a ran lowo bi a ba ti ri wo pe ara awon ara ninu olowa won ni awon nkan kan ti won se alaini ti olorun si pese nkan won yi fun wa oni ki a je eni ti sore oni bi o ti e je eni ti a mo ri gege bi eni ti a pa ni apa ipatan ni oju ona laarin Jericho ati Jerusalem oni bi a ba ri gege bi alaanu ara Samaria o ye ki a ma sore o ye ki a ni emi iseun ki a ma toju awon ti a pa lara tabi awon ti a sa logbe tabi awon ti o ba ajalu kan pade ni igbese aye won ye ki a wo Efesu ori kerin ese ikeji leni ogbon e ma sore fun omo ni keji yin eni pe ki a ni emi iseun ki a ma sore eni iyonu e ma dariji ara yin gege bi olorun ninu kristi ti dariji yin o tun so fun wa o n temo wa leti wo pe o ye ki a ma sore o si ye ki a ni iyonu si ara wa bi a ba pada si Kolose ori keta ese kejila ki a ni irele irele je ohun ti o se pataki irele je ohun ti bi a ba ri ni igbese aye eniyan a ma n so wi pe lagbaja omo lu abi ni o se se boya ko lowo o se se boya ko ti le le bo wa ko le fun wa lo nje sugbon a ma so pe lagbaja omo lu abi ni kilode tan so be a ma so wi pe irele lagbaja o po o ga popo o se se ki o je ninu ebi bi o se se ki o je iya oko ni o wa sele bi iyawo ti n gbe ounje sile fun iya oko ti o kunle bi o ti n gbe ounje sile yi ni iya oko o se se ki obe ki o ma ti le dun popo ikunle yi yo je ki obe dun ju be lo o se se ki eran popo ki o ma si ninu obe sugbon ikunle ti iyawo yi ti o fi gbe ounje fun iya oko re yo je ki inu iya oko ki o dun to be ti o je wi pe iya oko yo ma pon awo lani bi o ba ti pada de ni o ma so wi pe ah iyawo omo mi o riru eri ni o ni iteriba popo o je eni ti o lowo popo o je eni ti a ko ti o gbe ko nitori kini se nitori pe a ko gbo eran inu koko fun iya ni rara nitori iteriba nitori irele nitori wi pe eni yi bi o tin soro be ni o nkunle bi o tin gbonje sile be ni o nkunle ni iya iya ma so wi pe o dabe ni ki ma ba yin gbe wi pe mo feran re popo o dabi omo fun mi irele je ohun ti o se pataki ye ki a wo Peteru kini ori karun ese karun be pelu eyin ipere e teriba fun awon agba be gege eyin ipere eyin omode e teriba fun awon agba laye ode oni ni a rin wepe awon omode ko bowo fun agba o se ni laanu laarin awa ti a pe ni onigbagbo ni a ri wepe a o bowo fun awon agba o ri omokunrin kan boya o je omo ogun odun o ri elomiran ti o je omo ogota odun agbalagba ti o ti ewu lori ti o ti bi omo ti o ju arakunrin lo ti o je omo ogbondun yi bi o ba fe pe ara wa ninu oluwa awon agba ninu ijo ti o je obi 100 odun ni o ma so pe brother omo ogbondun ti o npe eni 100 odun ni brother ki se baba wa ni bi ati e mo bibeli lati ibere de opin eni ti o hewu lori eni ti o je agba baba lo je fun wa igba miran a o ri o sese ki o je omo odun 25 ni o je olu eni to ndari idapo ju ole ki eni ti andari re yi ki o je bi omo 70 odun e ti eni to ndari idapo ju le ba fin ma bowo fun baba yi ni o ma so wi pe brother Samson eni to npe ni Samson yi ni eni ti o je 70 odun o eyin le o ka bibeli fun wa o ko boju mo be o ye ki awa ti aje omode o ye ki a ni ibowo iteriba ki a ni irele fun awon agba nitori be e je ki a mu awon kan won ibo sipo ni arin wa o sese boya andari eko ninu ojo ni igba ti a wa ni ojo isimi an wa inu iwe mimo a si nfe pe arabirin kan eni ti o je mama eni ti o to mama fun wa bi baba so nipa ti ara a fe pe wo pe ki o ka akosori a kan yowo si ani iwo dide ki o ka a ki so pe iwo fun eni ti o dabi mama wa ko boju mo be tabi ki a so wi pe lagbaja ki a la oruko mo lori eni ti o to baba fun wa eni ti o to mama fun wa tabi eni ti o to gba wa si bi ise o ye ki irele tabi ibowo ki o wa jesu ko wa ni nkan woyi oni ani gbogbo yin e ma teriba fun ara yin ki e si fi irele wo ara yin le aso nitori olorun koju ija si awon agberaga sugbon o nfi ore ofe fun awon onirele laarin ara wa o ye ki a ma teriba fun ara wa o ye ki a ni irele laarin ara wa ki a le mo wi pe awa papa aje eniyan olorun ninu peteru kini ori keta Peteru kini ori keta ye kin kunkun ka fun lati ese kini nitori o se pataki popo ese kerin la nlo sugbon je kin ka lati ese kini be gege eyin aya e ma teriba fun awon oko yin pe bi enikeni ba tile se aigboran si oro na ki a le jire won le ai soro nipa iwa awon aya won awa ti ati loko tabi ti ati gbeyawo o ye ki ede yi ki o ye wa we pe irele o se pataki popo ninu ile iteriba se pataki popo ninu ile o man se ni laanu o si man bani lokan je bi abari aya ti o so wi pe ohun ti de atunbi we pe ohun ti le je osise ninu ijo bi abari bi o se nsoro agan oro lile si oko re o man je ohun to man se ni laanu we pe arabirin se nsoro bayi se ko mo we pe bibeli o kan nipa fun wa lati teriba fun oko wa ni o ni bi oko wa bi o ti le je eni ti o nse egboran si oro na eni ti ki se onigbagbo o ni sibe o ye ki a ni iteriba ki a ba le jere awon oko won yi pelu iwa irele ti a ni nigba ti won ba nwo iwa rere yin ti ohun ti eru oso eni ti ki o ma se je oso ode ti irun didi ati ti wura lilo ati ti aso wiwo ohun ti a nso nihin eyin obirin e teti sile igba miran o se se ki o se oko re eti o ba fi kule ni ese mejeji eti o ba fi ni iteriba eti o ba oko dariji mi o ni se be mo ki o ni iwa irele ohun ti o se ni wepe o mo wepe inu oko odun sugbon o mo iru irun didi ti oko ti o ma nfe eti o ba fi so lenu wepe oko dariji mi o lo dirun tabi o mo iru aso ti oko feran o lo wo iru aso yi o ro wepe irun didi aso wiwo ati eyi to se to ti fi se oso ti oko nfe o ro wi pe eyi ni yo munu oko dun nitooto ni oko fe ki o je ni ti o ni imototo oko ki o je oko fe ki o je ni ti o rin gege bi eni ti o je iyawo daradara ki o wo aso ti yo te lorun sugbon sibe sibe o nfe nkan miran o nfe ki a ni irele we pe yo ma so ninu okan re we pe o morun di looto sugbon iwa o da ni tooto ni o ma aso owo sugbon iwa re nko wese kerin nisinsin yi sugbon ki o je ti eni ti o farasin le okan ninu oso aidi baje ti emi irele ati emi titu eyi ti se iyebiye ni waju olorun o nso fun awe pe ohun kan wa ti o jirun didi lo ohun kan wa ti o ju aso wewo lo ohun kan wa ti o ju oso ninu aye lo oni emi irele emi iwa titu eyi ni o se iyebiye ni waju oluwa nitori be o ye ki a mo we pe awon nkan wonyi ni olorun be lowo enikokan wa o nfe ki a gbe nkan wonyi wo o nfe ki a hu awon nkan wonyi ni iwa tun wo ni ikokan lati kolose ori keta lati ese kejila si keta la egbe okan yonu wo e iseun irele inutitu ipamora o ye ki a ma farada fun ara wa ke ani ipamora eni ti o ba ni ipamora ki o ma se wi pe ohun o le duro ninu ile ohun o le duro ninu ijo ohun o le se tibi ohun o le se tohun won ti se mi pupo won o le dariji o ye ki ani ipamora ikefa o nso wi pe o ye ki a ma farada fun ara wa ikeje o ye ki a ma dariji ara wa ohun kun ti eni keni iba se se amo wi pe awa na ati se awon elomiran ri won si dariji wa ati se olorun o si dariji wa o ye ki a ma dariji ara wa e ni o mu wa lo si ikori keji ife christiani wo ese kerinla ati bori gbogbo nkan wonyi egbe ifewo ti se amore iwa pipe egbe ifewo ti se amore iwa pipe o ye ki a ni ife ife yi o se pataki e ki a wo korinti kini ori kejo ese kini korinti kini ori kejo ese kini sugbon ni ti awon nkan ti a fi rubo si orisa a mo pe gbogbo wa le oni imo imo a ma fe sugbon ife ni gbe niro o nso fun awe pe bi a ba ni ife ife yo gbe waro ibaje ninu ijo ibaje ninu ile ibaje ni ibe ise ni bi kibi ti a ba wa ife wa ti a nfi han yo ma gbe awon elomiran ro bi won ti le subu ife wa ni yo gbe won dide bi won ti le dabi eni pe won ni ikose ni ona kan tabi omiran ife wa ni yo le gbe won dide ife a ma gbe ni ro ye ki a wo ori kerinla ese ikini e ma lepa ife ki esi ma fi tara safere ebon ti se ti emi sugbon ki e kunkun ma so tele ohun ti a fe fihan nihi nisinsin ni ti ife e ma lepa ife eyi ni pe pelu iyawo wa ki a ma lepa ife pelu oko wa ki a ma lepa ife bi a ba fe se ohun kan bi a ba fe soro kan bi a ba fe ba oko wa tabi iyawo wa se nkan kan ki a be lo wa pe nje eyi mu ife lowo bi ko ba si ife ninu re bi o ba je pe ohun ti o fa ija ni ohun ti o mu ki ife wa ki o diku si ara wa ni ki a ma sese ki a ri we pe a n lepa ife ni ori ikerindinlogun ese ikerinla ori ikerindinlogun ese ikerinla e ma fi ife se gbogbo nkan yin ohun gbogbo ti a fe se ki o wa ni ti ife se aran enikan lowo ni ki a je ki o wa nipa ti ife igba miran a ma n se beni pe aran eniyan lowo sugbon awon elomiran tan ma n lo si ile enikeji won mo ni ki n wa ran yin lowo ni o mo ni ki n wa ran yin lowo ni o sugbon iranlowo ti won fun wa yi igba miran iranlowo olofofo ni won fe wo awon nkan ti a ni ninu ile awon wahala ti a ni ninu ile awon nkan miran ti o dabi eni pe o je wahala fun wa
1: bi won ti wa ran wa lo boya won ba gbalẹ ni won ba foso won ba se onko bi won tin jade ni won so pe ah odo lagbaja ni mo tin bo ara ile e o mo we pe lagbaja nkan to nla koja nsin ko se fenu so o mo ise ma ti bo lowo e eh so kin gbo be ni ki lo se o mo lagbaja kokun ise o le duro lowo e ko si bo se le se o ngbadura o nka bibele o ti en koni leko bibele sugbon lagbaja eh ko le champagne ba de tin lagbaja e ba oni nkan o mo ni ki won ran lowo ni ose ti o koja mo ba yin gbalẹ mo ba nse se mo tun le wa ni ose ti o nbo olofofo ni ru eni yi gbogbo nkan ta ba nse ki o wa nipa ti ife mi a ba ri we pe enikeni ti a lo ran lowo enikeni boya o je adari idapo ju le ni o je arabinrin ni oluwa arakunrin ni oluwa amo wahala ti o ni gege bi a ti so we pe ki se we pe ki a je agbenuso won esu ki a ber sini tan nkan ti awon elomiran se tabi wahala won ki a ber sini tan kale o ye ki a mo we pe oro ti ko ba mu ife lowo a ki so we pe e ma se e ma fi ife se gbogbo nkan yin nitori be o ye ki ife ki o wa ninu oro wa ninu ise wa ati ninu ohun gbogbo ti a ni idapo pelu awon arakunrin arabinrin wa ninu Thessalonica kini Thessalonica keji shega fra fun mi Thessalonica keji ori kini ese keta ise wa ni lati ma dupe lowo Olorun ni igba gbogbo nitori yin ara ani gege bi o ti ye nitori pe igbagbo yin dagba gidigidi ati ife olukuluku yin gbogbo si ara yin ndi popo o ye ki ife wa ki o ma de popo si ara wa bi ati feran ara wa loni ki o ju bi ati feran ara wa ni odun ti o koja bi a se le ran ara wa lowo loni ki o koja bi a se ran ara wa lowo ni odun marun seyin ki a ri wipe ife wa ngboro ju be lo ife wa ndagba ju be lo ati wipe ife wa yi o nkan eniyan popo ninu ijo ju be lo nitori be o ye ki a ma ni ife si ara wa bi a ba nso nipa ife si ara wa yi bawo ni a se le fi ife yi bawo ni a se le fi han je ki a wo Petero lakoko ki a tun lo wo Korinti kini Petero ori kerin Petero kini ori kerin ese ikejo ju gbogbo re lo eni ife ti o gbona laarin ara yin nitori ife ni nbo opolopo ese mole ju gbogbo re lo eni ife ti o gbona laarin ara yin ife ti a nso nihin ki se ife ko fe nitori bi o ba ngbo nipa ife ti o gbona o le ma ya o lenu ki se ife ti inu aye o nso nipa ife ti o gbona nipa ti emi laarin ara wa o si nso wi pe iru ife be a ma bo opolopo asise a ma bo mole laarin ara wa o se se boya nikan se oro so si wa ko so pe arabinrin dariji mi o mo tele tele ni ife ti a ni yo bo asise be yo bo mole o se se boya eni ti o nko aleko ni wa inu iwe mimo ni o se asise o se oro so o nso fun a wi pe oro kan wa ninu Marko a si mo wi pe ko si ninu Marko wi pe inu ise awon aposteli ni oro na wa eyi ki se ohun erin tabi ohun agalamasa ti a lo ma so wi pe won gbo won sori aga wa sun won kunkun mo oro so won kunkun le se nkan yi alufa wa oluso agutan wa iba gba nkan won lowo awon rabi won nitori pe ase won ti poju o ni ife yo bo opolopo ese opolopo asise yo bo mole tabi iwo ti o je aya ninu ile o se se oko boya o ye ki o fi ogun naira sile o fi naira 18 sile ki o si dabi eni pe o nso pe naira 18 to fi sile ko to nkan ko ni le ra nkan kan wa lati oja bi o ba si ti ri iya re ki o ma so fun yin pe iya nkan ti mo n dojuko rara ife a ma bo opolopo asise opolopo ise a ma bo mole o sese ki o je ninu ijo teti sile o sese ki o je enikan ni o se wa ninu ijo tabi ara ninu olowa ni o so nkan kan ti ko te wa lorun ranti wi pe ife a ma bo opolopo ise mole sugbon awa ti a wa ninu ijo nihin dipalai ti o je wi pe a nyo ipo olorun fun wa nihin rere olorun saanu fun wa olorun se wa ni olorire wo bi ijo se ri wo eko oro olorun a wa ti boya se se wa ninu ijo yi ijo daradara ni sugbon o se se ki a se ara wa ki o wa gbe oro wa ninu ile wa nihin ki o wa gbe lo si CMS ki o wa so wi pe ah ninu ijo ti mo wa e won se mi bawo lo se le so be tabi ki o ti le gbe lo si awon ti won ki ka bibeli ki o so wi pe looto ni mo n lo si church looto ni a so pe a ni igbala looto la so pe a de atun bi sugbon a wa papa ti a pe ara wa ni omo olorun ti a so pe a de atun bi nkan ton se fun mi n o le gbagbe titi lai ah o n so fun eni ti ko sinu ijoba olorun o n so fun eni ti o je elese eni ti o wa ninu esin miran o tun n so nipa eyan ti o je ara ninu oluwa ti awon ti won wa ni ode ko ye ko ri be ife a ma bo opolopo ese a ma bo mole nitori be o ye ki o ye wa we pe ife ni olorun fe ki a fi han si ara wa je ki a wo corinthi kini ori ketala lati ese ikerin o nso fun anipa ife a ma mu suru ife a ma mu suru boya ro we pe o ye ki o je adari sugbon won ti so di adari musoro bi o ba ni ife olorun ati ife ijo ife a ma musoro boya o ti gbe yawo ni o se feran aye are sugbon mo o ti de iya nso fun awon ebi abi nso fun o we pe oju obirin sile ko le bimo o ife a ma musoro igba ti re yo de olorun yo yi nkan pada je ki ife olorun ki o fun ni suru we pe bi o ti nreti olorun yo se a ma seun ife ki se ilara ife ki soro igberaga ki fe ki huwa aito ki wa ohun ti ara re a ki mu binu be ni ki gbiro ohun buburu ki yo se asododo sugbon a ma yo ninu otito o se se boya eni ti o je adari wa tele boya nkan kan sele o si mo ki lo sele oluso agotan sin ni arakunrin lo gbadura die o ki a to da opada si aye re nkan yi ti o sele ni ekun wa nihin ti ko ye ki o de ibomiran ni ati ngbo ni okere we pe eni ti o je alakoso wa tele ninu ekun wa won ti daduro won ti se amo nkan to se boyo dese agbere ni o boyo se ti boyo ji owo ijo ni o amo ki lo se ewo lokan en be ki lo mo to se eni ti o mo nkan kan nipa agbere eni ti o mo nkan kan nipa o le jija o n soro we pe boyo jale boyo se tohun nkan to si sele ki se nkan to se pataki to be oluso agotan kan fe ki o gbadura die ni nitori nkan bayi ife ki yo se aisododo bi atile da eni kan duro eyi ki se we pe yo mo ki inu re dun we pe o dara be we pon dalagbaja duro ko dara be o ye ki o ni edun okan fun o ye ki o gbadura fun ife ki yo si aisododo a ma yo ninu otito a ma farada ohun gbogbo a ma gba ohun gbogbo a ma reti ohun gbogbo a ma fayaran ohun gbogbo nitori be ohun ti olorun so fun ani we pe o ye ki a ni iwa kristeni ikeji o ye ki a ni ife kristeni iketa o ye ki a mo ipe kristeni ipe ti a fi pe wa o ye ki a mo o ye ki o ye wa kini ipe ti a fi pe wa wo kolose ori keta ese kedogun ese je ki alaafia olorun ki o ma se akoso okan yin sinu eyi ti a pe yin pelu ninu ara kan ki esin ma dupe kan meji lo wa nihin ikini alaafia ikeji didupe ni apa kan ari alaafia ni apa keji ari idupe ni arin re ni ari ipe ti a fi pe wa ipe ti a fi pe wa ni wo pe ki a je
0: eni ti o ntele omo alade alaafia ke a si je ki alaafia ki o wa ni igbese aye wa ke a je ki alaafia ki o wa ni oro enu wa ke a je ki alaafia ki o wa ni ise wa ati ibalo wa eni kan si eni keji re ati we pe ke a ri daju we pe a n dupe ninu gbogbo onko wahala ti a le ni abi nkan kan ti o le ma sele ke a ri we pe ni igba gbogbo a n dupe loni ni olorun ti je ki o ye wa we pe o ye ki a ni iwa kristeni ikeji ki a ni ife kristeni iketa ki a mo ipe alaafia ti a fi pe wa ki a si ma dupe ni igba gbogbo o ye ki a so fun olorun nisinsin wo pe iru iwa yi ni a fe ki o wa ni igbese aye wa bi aba ti di atun bi we pe a n fe fi ore ofe ti a ti ni a n fe fi han a si n fe ki iwa yi ki o wa ni igbese aye wa ikaanu ni tabi iyonu isore irele iwa tutu ipamora ifarada ki a ma dariji ara wa ki a ni ife ara wa ki a je ki alaafia ki o wa ninu okan ki o wa ninu ebi ki o wa ninu ijo ki o wa ni igbimo wa ki a je ki ife ati alaafia ki o joba ni ki o si se akoso bi a tin ba ara wa lo e je ki a dede duro e je ki a so fun olorun we pe a fe je ti olorun a si n fe ki iwa kristeni ife kristeni ipe kristeni ki o je tiwa ye ki a gbadura daradara le oni bi a ba ti ni igbala ki a je ki awon iwa kristeni wonyi ki o je oni igbese aye wa bi a o ba si ti ni igbala ki a so fun olorun we pe ki o gba kan wala ki o sanu fun wa ki o dariji wa awon nkan ti o je bi ese ni igbese aye wa ki olorun ki o yo won kuro ki o si fi iwa otun iwa ododo irin alaafia ati ife ki o fi ropo awon nkan ti olorun mu kuro ni igbese aye wa ye ki a gbadura daradara ki a si gbadura pelu igbagbo o daju we pe olorun yo se
2: Apostle si awon ara Korinti ori ikesan nitori nipa ti ipin fun ni fun awon eniyan mimo koni pe mo nkowe si yin ju be lo nitori mo mo emura tele yin eyi ti mo fi yan gan fun awon ara Macedonia nitori yin pe Akaya ti mura tan niwon odun kan ti o koja itara yin si ti ru opolopo soke sugbon mo ti ran awon arakunrin ki isogo wa nitori yin ki o ma se ja si asan ni ti oran yi pe gege bi mo ti wi ki eyin ki o le mura tele bi awon ninu ara Macedonia baba mi wa ti won si ba yin ni aimura tele ki oju ki o ma se ti wa lai wi pe eyin ni ti igbekele yi nitori na ni mo se ro pe o ye lati gba awon arakunrin niyanju ki won ki o saju toyin wa ki won ki o si mura ebun yin sile ti e ti se ileri tele ki a le se eyi na sile ki o le ja si bi ohun ebun ki o ma si se dabi ti oju kokoro sugbon eyi ni mo wi pe eni ti o ba furugbin kiun kiun ni yo ka eni ti o ba si furugbin pupo pupo ni yo ka ki olukuluku eniyan ki o se gege bi o ti pinnu ni okan re ki se afekun se tabi ti alaigbodo ma se nitori olorun fe oninu didun olore olorun si le mu ki gbogbo re ofe ma bi se fun yin ki eyin ti o ni ani to ohun gbogbo nigba gbogbo le ma po si ni ise rere gbogbo gege bi ati ko pe o ti fonka o ti fi fun awon talaka ododo re duro lailai nje eni ti n fi irugbin fun afurugbin ati akara fun ounje yo fi irugbin fun yin yo si so di pipo fun irugbin yo si mu eso ododo yin bi si eyin ti a ti so di oloro ninu ohun gbogbo fun ilawo gbogbo ti n sise ope si olorun nipa wa nitori ise iranse isin yi ko fi kun iwon aini awon eniyan mimo nikan sugbon o tubo po si nipa opolopo ope si olorun leyin ti won fi ise isin yi dan yin wo won yin olorun le ogo fun iteriba ijewo yin si ihin rere kristi ati fun ilawo idawo yin fun won ati fun gbogbo eniyan nigbati awon ti kara won pelu ebe nitori yin safere yin nitori opo ore ofe olorun ti n be ninu yin ọpẹ́ ni fún Ọlọ́run nítorí aláìlè sọ ẹ̀bùn rẹ̀.
3: This CLM Radio, the spiritual warfare is our concern.
2: Ìsẹ́lẹ̀ kejì ti Pọ́ọ̀lù Apọ́sẹ́lẹ̀ sí àwọn ará Kọ́rìntì, orí ìkẹwàá. Ṣùgbọ́n èmi Pọ́ọ̀lù ti kára mi fi inú tútù àti ìwà pẹ̀lẹ́ Kristi bẹ̀yìn. Èmi ẹni ìrẹ̀lẹ̀ lójú yín nígbà tí mo wà láàrin yín. Ṣùgbọ́n nígbà tí èmi kò sí, mo di ẹni ìgboyà sí yín. Ṣùgbọ́n èmi ń bẹ̀yìn pé kí ó má ṣe nígbà tí mo wà láàrin yín ni mo fi ìgboyà hàn pẹ̀lú ìgbẹ́kẹ̀lé tí mo rò pé mo ní ìgboyà sí àwọn kan tí ń rò wá sí bí ẹni tí ń rìn nípa ti ara. Nítorí pé bí àwa tilẹ̀ ń rìn ní ti ara, ṣùgbọ́n àwa kò jagun nípa ti ara. Nítorí ohun ìjà wa kìí ṣe ti ara, ṣùgbọ́n ó ní agbára nínú Ọlọ́run láti wo ibi gíga palẹ̀. Àwa ń sọ gbogbo èrò kalẹ̀ àti gbogbo ohun gíga tí ń gbé ara rẹ̀ ga sí ìmọ̀ Ọlọ́run. Àwa sì ń di gbogbo èrò ní ìgbèkùn wá sí ìtẹríba fún Kristi. Àwa sì ti múra tán láti gbẹ̀san gbogbo àìgbọràn nígbà tí ìgbọràn yín bá pé. Ẹ̀yin sì ń wo nǹkan gẹ́gẹ́ bí wọ́n ti fi ara hàn lóde. Bí ẹnikẹ́ni bá gbẹ́kẹ̀lé ara rẹ̀ pé ti Kristi ni òun ṣe, ẹ jẹ́ kí òun kí ó sì tún ro èyí nínú ara rẹ̀ pé bí òun ti jẹ́ ti Kristi, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni àwa pẹ̀lú sì jẹ́ ti Kristi. Nítorí bí mo tilẹ̀ ń ṣògo àṣírí kọjá nítorí àṣẹ wa tí Olúwa ti fi fún wa fún ìdàgbàsókè yín, kìí ṣe fún ìbìṣubú yín. Ojú kì yóò tì mí kí ó má ṣe dàbí ẹni pé èmi ó fi ìwé kíkọ dẹ́rù bà yín, nítorí wọ́n wí pé ìwé rẹ̀ wúwo, wọ́n sì lágbára, ṣùgbọ́n ìrísí rẹ̀ jẹ́ aláìlera, ọ̀rọ̀ rẹ̀ kò ní lárí. Kí irú ènìyàn bẹ́ẹ̀ kí ó rò báyìí pé irú ẹni tí àwa ṣe ní ọ̀rọ̀ nípa ìwé kíkọ nígbà tí àwa kò sí, irú bẹ́ẹ̀ ni àwa ó sì jẹ́ ní ìṣe pẹ̀lú nígbà tí àwa bá wà, nítorí pé àwa kò dáṣà àti ka ara wa mọ́ tàbí àti fi ara wa wé àwọn mìíràn nínú wọn tí ń yin ara wọn. Ṣùgbọ́n àwọn tìkara wọn jẹ́ aláìlóye nígbà tí wọ́n ń fi ara wọn díwọ̀n ara wọn, tí wọ́n sì ń fi ara wọn wé ara wọn. Ṣùgbọ́n àwa kò ṣògore kọjá ààlà wa, ṣùgbọ́n nípa ààlà tí Ọlọ́run ti pín fún wa, àní ààlà kan láti dé ọ̀dọ̀ yín, nítorí àwa kò náwó wa rí kọjá rárá, bí ẹni pé àwa kò dé ọ̀dọ̀ yín, nítorí àwa tilẹ̀ dé ọ̀dọ̀ yín pẹ̀lú nínú ìrere Kristi. Àwa kò ṣògore kọjá ààlà wa. Èyí ni lórí iṣẹ́ ẹlòmíràn, ṣùgbọ́n àwa ní ìrètí pé bí ìgbàgbọ́ yín ti ń dàgbà sí, gẹ́gẹ́ bí ààlà wa, àwa ó di gbígbéga lọ́dọ̀ yín sí i lọ́pọ̀lọpọ̀, kí a bá lè wàásù ìrere àní ní ẹkùn tí ń bẹ níwájú yín, kí a má sì ṣògo nínú ààlà ẹlòmíràn nípa ohun tí ó wà ní àrọ́wọ́tó. Ṣùgbọ́n ẹni tí ó bá ń ṣògo kí ó máa ṣògo nínú Olúwa, nítorí pé kìí ṣe ẹni tí ń yin ara rẹ̀ ni ó yanjú bí kò ṣe ẹni tí Olúwa yìn. Epístẹ́lì kejì ti Pọ́ọ̀lù Apọ́sẹ́lẹ̀ sí àwọn ará Kọ́rìntì, orí ìkọkànlá. Ẹ̀yin ìbá gbà mí díẹ̀ nínú wèrè mi àti ní tòótọ́, ẹ gbà mí nítorí pé èmi ń jowú lórí yín ní ti owó ẹni ìwà bí Ọlọ́run. Nítorí tí mo ti fi yín fún ọkọ kan, kí èmi kí ó lè mú yín wá bí òǹdíá tí ó mọ́ sọ́dọ̀ Kristi. Ṣùgbọ́n ẹ̀rù ń bà mí pé ní ohunkóhun gẹ́gẹ́ bí ejò ti tan éfà jẹ nípasẹ̀ àríkèrékè rẹ̀, kí a má ṣe mú èrò ọkàn yín bàjẹ́ kúrò nínú inú kan àti ìwà mímọ́ yín sí Kristi. Nítorí bí ẹni tí ń bọ̀ wá bá ń wàásù Jésù mìíràn tí àwa kò ti wàásù rí, tàbí bí ẹ̀yin bá gba ẹ̀mí mìíràn tí ẹ̀yin kò ti gbà rí, tàbí ìrere mìíràn tí ẹ̀yin kò ti tẹ́wọ́ gbà, ẹ̀yin ìbá ṣe rere láti fi ara dà á. Nítorí mo ṣírò rẹ̀ pé èmi kò rẹ̀yìn ní ohunkóhun sí àwọn apọ́sẹ́lẹ̀ gíga gíga náà. Ṣùgbọ́n bí mo tilẹ̀ jẹ́ òpè ní ọ̀rọ̀, kìí ṣe ní ìmọ̀, ṣùgbọ́n àwa ti fi hàn dájúdájú fún yín láàrin gbogbo ènìyàn. Tàbí ẹ̀ṣẹ̀ ni mo dá tí èmi ń rẹ ara mi sílẹ̀ kí a lè gbé yín ga, nítorí tí mo ti wàásù ìrere Ọlọ́run fún yín lọ́fẹ̀ẹ́. Èmi já ìjọ mìíràn lé olè, mo ń gba owó kí èmi kí ó lè sìn yín. Nígbà tí mo sì wà pẹ̀lú yín, tí mo sì ṣe aláìní, èmi kò jẹ́ ẹrù fún ẹnikẹ́ni, nítorí tí ohun tí mo ṣe aláìní àwọn ará tí ó ti Makedonia wá fi kún un, àti nínú ohun gbogbo mo ti pa ara mi mọ́ kí èmi má ṣe jẹ́ ẹrù fún yín, bẹ́ẹ̀ ni èmi ó sì máa pa ara mi mọ́. Bí òtítọ́ Kristi ti ń bẹ nínú mi, kò sí ẹni tí ó lè dá mi lẹ́kùn ìṣògo yìí ní gbogbo ẹkùn Àkáyà. Nítorí ìkíni, nítorí èmi kò fẹ́ràn yín níbí, Ọlọ́run mọ̀, ṣùgbọ́n ohun tí mo ń ṣe ni èmi ó sì máa ṣe, kí èmi kí ó lè mú ìgbéraga kúrò lọ́wọ́ àwọn tí ń gbéraga pé nínú ohun tí wọ́n ń ṣògo kí a lè rí wọn gẹ́gẹ́ bí àwa. Nítorí irú àwọn ènìyàn bẹ́ẹ̀ ni àwọn èké apọ́sẹ́lẹ̀, àwọn ẹni tí ń ṣiṣẹ́ ẹ̀tàn ti ń pa ara wọn dàdí apọ́sẹ́lẹ̀ Kristi. Kìí sì ṣe ohun ìyanu, nítorí Sátani ti kara rẹ̀ ń pa ara rẹ̀ dàdí áńgẹ́lì ìmọ́lẹ̀. Nítorí náà kìí ṣe ohun ńlá bí àwọn ìránṣẹ́ rẹ̀ pẹ̀lú bá pa ara wọn dà bí àwọn ìránṣẹ́ òdodo. Ìgbẹ̀yìn àwọn ẹni tí yóò rí gẹ́gẹ́ bí iṣẹ́ wọn. Mo sì tún wí pé kí ẹnikẹ́ni kí ó má ṣe rò pé aṣiwèrè ni mí. Ṣùgbọ́n bí bẹ́ẹ̀ bá ni, ẹ gbà mí bí aṣiwèrè kí èmi kí ó lè gbé ara mi ga díẹ̀. Ohun tí èmi ń sọ, èmi kò sọ nípa ti Olúwa, ṣùgbọ́n bí aṣiwèrè nínú ìgbẹ́kẹ̀lé ìṣògo yìí. Ọ̀pọ̀lọpọ̀ ni ó sàn ṣògo nípa ti ara, èmi ó ṣògo pẹ̀lú. Nítorí ẹ̀yin fi inú dídùn gba àwọn aṣiwèrè nígbà tí ẹ̀yin ti kara yín jẹ́ ọlọgbọ́n. Nítorí ẹ̀yin faradà bí ẹnìkan bá sọ yín di òǹdè, bi enikan ba je yin bi enikan ba gba lowo yin bi enikan ba gbe ara re ga bi enikan ba gba yin loju emi n wi lona egan bi eni pe awa je alailera sugbon ninu onkohun ti enikan ni iboya emi n soro were emi ni iboya pelu ebero ni won bi be ni emi israeli ni won bi be ni emi iru omo abraham ni won bi be ni emi iranse christi ni won bi emi n so bi ase were mo ta won yo ni ti laala lopolopo ni ti pasan mo re koja ni ti tubu nigba kugba ni ti iku nigba pupo nigba marun ni mo gba pasan ogoji dikan lowo awon ju nigba meta ni a fi ogo lu mi ekan soso ni a so mi ni okuta e meta ni oko ri mi osan kan ati orukan ni mo wa ninu ibu ni irin ajo nigba kugba ninu ewu omi ninu ewu awon olosa ninu ewu awon ara ilu mi ninu ewu awon keferi ninu ewu ni ilu ninu ewu ni aginju ninu ewu loju okun ninu ewu laarin awon eke arakunrin ninu laala ati irora ninu isora nigba kugba ninu ebi ati orungbe ninu awe nigba kugba ninu otutu ati ihoho pelu nkan won ni ti o wa lode eyi ti nwojo ti mi ni ojojumo emi ko ye se aniyan gbogbo ijo tani se alailera ti emi ko se alailera tabi tani amukose ti ara mi ko gbina bi emi ko le sai masogo emi o kuku ma sogo nipa awon nkan ti se ti ailera mi Olorun ati baba Oluwa wa Jesu Kristi eni ti se olubukun julo lailai mo pe emi ko seke ni Damascu baale ti o wa labe oba Areta fi egbe ogun ka ilu awon ara Damascu mo o nfe mi lati mu ati loju ferese ninu agbon ni a si ti so mi kale leyin odi ti mo si bo lowo re.

ti eniyan ati ti eranko ati lara gbogbo orisha israeli li emi o si se idajo emi le olowa wose ketala oni eje na ni yo si se ami fun yin lara ile ti eyin gbe wa nigbati emi ba ri eje na emi o re yin koja eyi ni an so nipa itumo keji ikini ni wipe awa je eni ti o ti re ofin olorun koja aje elese aje elebi aje eni ti o wa labe idaje olorun sugbon olorun fun ara re nigbati o koja ni Egypt ti o si nfi iya ese won je won o wa so fun omo Israeli wipe ki awon won yi ki won ki o pa eran fun igbala won eran yi je eran alai lese alai laboko awon eran wonyi ni o je aropo fun awon omo Israeli o wa so wipe bi won ba lo eje eran yi e ti se apere Jesu nitori pe Jesu ni odo agutan olorun ti o ko ese aye lo oni bi o ba ti ri eje na o wo mo wipe aropo kan ti ku fun won oni o si re won koja eyi ni itumo keji ti re koja iwo ti o ti re ofin olorun koja bi o ba wo Jesu Jesu yo di ire koja fun o nipa wipe nigbati a ba ri ami eje Jesu nipa ti emi ni ori aterigba ile re a o ri okoja iku yo ri okoja idajo yo ri okoja ati iji aye raye pelu yo ri okoja loruko Jesu ki a le ni ekunrere eko ati oye ninu ohun ti a ka yi nipa ire koja ni Egypt pelu awon omo Israeli a wo ohun meje ti ako nipa irobo ire koja na bi a tin wo awon ohun meje yi ki o ye wa we pe awon nkan wonyi ni a fi nse eko ko ninu ohun ti Jesu to ti se fun wa ikini irobo kan soso na ni a se fun igbala gbogbo awon omo Israeli ni ale ojo yi ti a ti so fun wa pe ki won fi eran yi robo wipe bi mo ba ri eje na emi o re yin koja irubo kan soso ti a se yi lo fun gbogbo won ni igbala bakan na ni irubo Jesu Christi kan soso ti o ti se ni bi egba odun seyin tabi egba ji odun seyin irubo kan yi ni o wa fun gbogbo agbaye ikeji irubo kan soso yi to fun to lowo ti talaka ti omowe ti poruntu o ye ko ye wa wipe ona igbala ko pe meji ona ti ba olorun laja ko pe meji ona lati lo sorun lati gbe pelu olorun ko pe meji oni ki a wo odo agunta olorun oni o ko ese aye lo aba je olowo tabi aje talaka omowe ni wa ni tabi kuruntu bi abasa ti gbagbo ninu Jesu Christi ti o ko fun wa a ri wipe idalebi ese ati je gaba ise lori wa gbogbo re ni yo koro loruko Jesu eko keta ti ari ko ni we pe eje re se etutu kikun ni igba na ki se we pe nigba ti a ti ta eje yi sile igbala ti won ni ko to nitori be won lati se ohun miran bi ki won lo wa omi lati we oju we ese we owo we enu oni rara oni eje yi kan soso ti atasile lo fun ni etoto kikun fun ese won iketa abi ikerin nisisiyi amuye ti aigbodo lo iwokara ati ibowon eje ati wiwa labe abo eje na o je nkankan na fun olukuluku won aso fun wi pe aigbodo ma se o wa lori won wipe ni gbogbo ojo yi won ko gbodo lo iwukara iwukara yi ni o nse apere ese eyi ni o so fun a wipe bi a ba wa ni aiwukara ani lati ronupo ada ke ko gbogbo ese sile a si tun so fun a wipe ironupo ada nikan ko to ani lati gbagbo ninu eje ti Jesu ti o ta sile fun wa
ikarun won bo lowo iku nitori pe odo agutan gba iku won ku odo agutan yi je aropo ti koni ese aso fun anipa Jesu Kristi we pe o je olugbala wa o je odo agutan ti apa o je aropo fun wa aropo ti koni ese eni o fi je ki o yi o wi pe ko si enikankan yala ninu ile isin tabi ni igboro ti o le gba o kuro lowo ese bi abanilo aropo aropo yin lati je eni ti koni ese nitori wo pe elese kan ko le ru ese elomiran bi o ba ma gba idajo idajo ese tire ni yo gba sugbon Jesu Kristi to je eni pepe eni mimo eni ti o laba won oni o ku fun gbogbo ese wa nitori wo pe ohun o nilo lati ru idajo tabi lati gba idajo kankan nitori ese tire nitori ohun ko ni ese ikefa irobo pipe to je iteogba yi lotu olukuluku amo Israeli sile nigba na kuro ninu eru isiro won irobo pipe ti Jesu na lotu wa sile kuro ninu isiro kikoro ese loja ajaga ese kuro lorun wa ikeje awon mo Israeli ti an so nipa re nigba na won di ominira patapata to be to je we pe won ko tun pada sinu isiro Egypt mo nigba ti a ba gba wala ti eje Jesu ti o sise ribiribi ni igbesi aye wa ti a si ni igbagbo we pe eje yi ti mu gbogbo ese wa kuro a o ri wi pe awa na a o di ominira patapata kuro ninu ese mo gbadura we pe iru ominira yi ati agbara ti bo lowo ese ki Olorun ma sai fun enikankan wa o nso fun wa nitori na we pe iku ifa eni robo ti Jesu ko fun wa o lo fun wa ni idariji ese o lo fun wa ni ominira kuro lowo ese a si di ominira kuro lowo idajo ati igbekun ese ati ti iku bi ati nfi apa kini yi si opin ki a to lo si apa keji eje ki aran ti wo pe agbelebo Jesu lo mu wa bori ese gbogbo irubo Jesu lo fun wa ni igbala idamu re lo fun wa ni idunnu ipalara Jesu lo fun wa ni idariji ati iwenomo iku re lo fun wa ni iye iponju Jesu lo fun wa ni isodotun ati iwa mimo irora re lo fun wa ni itura ina Jesu lo fun wa ni ilera ijiya re lo si fun wa ni isegun bi o ba nfe isegun isodotun iwa mimo iye nipekun idariji iwenomo igbala toto ohun ti o nilo gege bi enikan ni lati gba Jesu Kristi gbo eni ti o ku fun wa lati ko ese wa lo bi o ba ti gbagbo o ri wi pe igbala ti a nso yi yo ti je ti re sugbon bi o ba ti gbagbo aye wa anfani wa fun o lati pe Jesu ti o ku fun o ti o je aropo re yo si dariji o loroko Jesu an lo si ikoko keji ninu eko wa igbala nipase ikomogi Kristi ni Calvary igbala nipase ikomogi Kristi ni Calvary o ye ko ye wa wi pe igbala je ohun ti o se pataki bi enikeni ba nwa si ilesin tabi enikeni wa si ipago bi ko ba ni igbala o je wi pe o ba won wa ni o wa lasan yo je eni ti o padanu ninu ni ayeraye sugbon mo nbe olorun wi pe ninu anu re yo je ki eti wa ki o gbo ki okan wa ki o gba lati ni igbala kikun ti Jesu Kristi ti o ti ra fun gbogbo wa pelu eje re ninu ise awon aposteli ise awon aposteli ori kerin ise awon aposteli ori kerin ese ikejila bi a ti n ka awon ese oro olorun ti a o ma kaye ni ki o ma fi iye ba lo lati wo bi a ti n daruko igbala
ki o si ma wo ni kokan ohun ti iwe mimo npe ni igbala nitori won pe opo lo nso we pe ati gba ohun la sugbon ti oye tabi itumo igbala ti ko ye won wo ni kokan ise awon aposteli ori kerin ese ikejila oni ko si igbala lodo elomiran ko si igbala lodo elomiran nitori ko si oruko miran labe orun ti a fi fun ni ninu eniyan nipa eyi ti a le fi gba wala ko si igbala lodo elomiran bi o ba ti gbekele ohun miran fun igbala tabi elomiran fun igbala o je we pe o ntara re je nitori we pe ko si igbala lodo elomiran ninu Matthew ori kini ese ikokanlelogun Matthew ori kini ese ikokanlelogun eyi ni angeli nso fun Joseph nigba ti o ri we pe Maria loyun lati owo emi mimo oni yo si bi omokunrin kan Jesu ni iwo pe oruko re nitori oni yo gba awon eniyan re la nitori ohun ati onikan ni yo gba awon eniyan re la kuro ninu ese won yo gba awon eniyan re la elomiran bi o ba ni jamba moto sugbon ti o je wi pe ada emi re si ani igbala nla nla ti olorun fun mi ko se fenu so eyi ki se igbala ti a n soro re nitori o ye wa ni iwe pe bo ba gba wala o gba wala kuro ninu ese kuro ninu idalebi kuro ninu idajo ayeraye yo gba awon eniyan re la kuro ninu ese won ninu Titu ori keji ese ikokanla ati ikejila anwo ohun ti igbala jasi ti igbala je ninu aye awon ti o ba ti di omo igbala Titu ori keji ese ikokanla nitori ore ofe olorun ti mu igbala fun gbogbo eniyan wa ti farahan o so fun awe pe ki se ise owo wa lo mu igbala wa ki se ise isin wa lo mu igbala wa ki se we pe abimi sile isin yen lo mu igbala o nitori we pe ore ofe olorun ti mu igbala fun gbogbo eniyan olowo ni talaka ni omowe ni porontu ni fun gbogbo eniyan ki se eko ti a ko ni ile iwe ki se aso ti a nwo sara o so fun awe pe ki se ise owo wa lo mu igbala wa ki se ise isin wa lo mu igbala wa ki se we pe abimi sile isin yen lo mu igbala o nitori we pe ore ofe olorun ti mu igbala fun gbogbo eniyan olowo ni talaka ni omowe ni porontu ni fun gbogbo eniyan ki se eko ti a ko ni ile iwe ki se aso ti a nwo sara ki se awon ojuse ti a nse ninu ile isin lo fun wa ni igbala oni nitori ore ofe olorun ti mu igbala fun gbogbo eniyan wa ti farahan o nko wa pe ki a se aiwa bi olorun ati ife ko fe aye ati ki a si ma wa li aire koja li ododo ati ni iwa bi olorun ni aye isisiyi ori ohun ti a ko si we pe ki a wa ni aire koja bi a ba ti fi Kristi robo fun ati o je ire koja wa nigba na yo fun wa ni agbara lati gbe igbesi aye otun igbesi aye ododo ilana ti olorun si la sile ila ti o fa sile we pe ki a ma se re ila tabi ilana yi koja a o gbe igbesi aye wa ni iwontunwonsi oni a o wa ni aire koja e je we pe a o gbe igbesi aye ododo tabi ni ede miran a o wa ni iwa bi olorun ninu aye isisiyi awon atanije ma nso fun awe pe ko seni to le gbe igbesi aye iwa bi olorun ninu aye ti a wa yi sugbon so fun awe pe o sese fun awon ti a tera pada o sese fun awon ti a ti gbada lati gbe iru igbesi aye be ese ikerinla eni ti o fi ara re fun wa
kí òun kí ó lè ràwá padà, ìràpadà kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo, kìí ṣe ẹ̀ṣẹ̀ púpọ̀ tàbí ẹ̀ṣẹ̀ díẹ̀, yóò ràwá padà kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo, kí ó sì lè wẹ àwọn ènìyàn kan mọ́, ìwẹ̀nùmọ́ là ń pè bẹ́ẹ̀, fún ara rẹ̀, fún ìní ohun ti kára rẹ̀, àwọn onítara iṣẹ́ gbogbo. Ní ohun tí a ti kà wọ̀nyí, ó jẹ́ kí ó yé wa ohun tí a ń pè ní ìgbàlà. Ṣùgbọ́n kí a tún máa ṣe àlàyé ju bẹ́ẹ̀ lọ lórí ohun tí a ń pè ní ìgbàlà, ó yẹ kí a béèrè ìbéèrè kan. Kí ni a tilẹ̀ ń pè ní ìgbàlà? Jẹ́ kí a kọ́kọ́ wo ohun tí kìí ṣe ìgbàlà náà. Bí a bá wo ohun tí kìí ṣe ìgbàlà, àwọn tí ó gbé ayédèrú ìrírí ẹ̀sìn lọ́wọ́ tí wọ́n fi ń pe ìgbàlà, yóò yé wọn wípé wọ́n nílò ìgbàlà tòótọ́ tí Bíbélì ń sọ fún wa nípa rẹ̀. Ìkíní, ìgbàlà kìí ṣe wípé a jẹ́ ẹlẹ́sìn láì ní ìwà mímọ́. Ìgbàlà kìí ṣe wípé a ti ṣe ìrìbọmi láì ní ìwẹ̀nùmọ́ ti ọkàn. Bí a bá rí wípé ẹ̀ṣẹ̀ sì wà ní ìgbésí ayé wa, bí ó tilẹ̀ jẹ́ wípé a jẹ́ ẹlẹ́sìn, a ń lọ sí ilé ìsìn tàbí a ti rè wá bọmi, yálà ní bí ọmọ kékeré tàbí bí àgbàlagbà, bí a bá rí wípé a ò tí ní ìwẹ̀nùmọ́ ọkàn, ìgbésí ayé wa kún fún ẹ̀ṣẹ̀, ó yẹ kí ó yé wa wípé a ò tí ní ìgbàlà tí Ọlọ́run sọ̀rọ̀ rẹ̀. Ìkejì, kìí ṣe wípé mo bẹ̀rù Ọlọ́run. Àwọn ẹlòmíràn a máa sọ fún wa wípé mo bẹ̀rù Ọlọ́run púpọ̀, ẹ̀rù Ọlọ́run bà mí. Ṣùgbọ́n ó yẹ kó yé wa wípé àwọn ẹ̀mí èṣù pàápàá, wọ́n bẹ̀rù Ọlọ́run, wọ́n sì wá rìrì. Nítorí bẹ́ẹ̀, bí ó bá jẹ́ ìbẹ̀rù nìkan ló ní tí o fi ń ṣe ìgbàlà, tí o rò wípé o ti ní ìgbàlà, ó ní o sàn ju àwọn ẹ̀mí èṣù lọ. Bí o bá sì sàn ju àwọn ẹ̀mí èṣù lọ, ó dájú wípé ìwọ àti èṣù àti àwọn ẹ̀mí èṣù ni ó lo ayérayé nínú ọ̀run àpáàdì. Wo Jákọ́bù orí kejì, Jákọ́bù orí kejì ẹsẹ̀ ìkọkàndínlógún. Ó ní ìwọ gbàgbọ́ pé Ọlọ́run kan ní ń bẹ, ó dára. Àwọn ẹ̀mí èṣù pẹ̀lú gbàgbọ́, wọ́n sì wá rìrì. Nítorí bẹ́ẹ̀, bí ó bá jẹ́ wípé ìgbàgbọ́ tó o ní, ìgbàgbọ́ wípé mo bẹ̀rù Ọlọ́run lóní, tó sì ní ìgbàlà tó gbà ọ́ kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀, ó jẹ́ wípé lóòrọ̀ yìí o ní láti gbàdúrà kí a lè gbà ọ́ pátápátá kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ. Bí o bá sì fi ọkàn ìgbàgbọ́ wá, ó dájú wípé Ọlọ́run yóò ṣe é fún ọ lórúkọ Jésù. Ìkẹta, ohun tí ìgbàlà kò jẹ́, ó ní kìí ṣe wípé a ń ṣe ìtọrẹ àánú púpọ̀. Àwọn mìíràn wọ́n máa ń rò wípé bí a bá lawọ́, bí a bá ń fún alágbe àti àwọn aláìní, bí a bá ń fún wọn lówó, èyí jẹ́ wípé a ti ní ìgbàlà. Ṣùgbọ́n ń sọ fún wa wípé àwọn Farisí wọ́n ṣe ju tiẹ̀ lọ, wọ́n fún àwọn alágbe lówó ju bí o ti ń ṣe. Ṣùgbọ́n àwọn wọ̀nyí kò ní ìgbàlà, wọ́n ṣègbé nínú ẹ̀ṣẹ̀ wọn. Bí ó bá jẹ́ nǹkan náà ló gbójúlé tó ń sọ wípé o ní ìgbàlà, jẹ́ kí o yí ọ wípé a ń ṣe àánú, ìtọrẹ àánú, a ń fún alágbe lówó, èyí ò sọ wá di ẹni ìgbàlà. Ìwé mímọ́ tiẹ̀ jẹ́ kó yé wa nínú Kọ́ríntì kìíní orí kẹtàlá ẹsẹ̀ ìkẹta. Ó ní bí mo ń fi gbogbo ohun ìní mi bọ́ àwọn tálákà, bí mo sì ń fi ara mi fúnni láti sun, bí èmi kò ní ìfẹ́, èyí ni ìfẹ́ tí ó ń ti inú ìgbàlà wá. Ó ní kò ní èrè kan fún mi. Ìkẹrin, ìgbàlà kìí ṣe wípé mo màdúrà gbà, mò ń gbà àwẹ̀, mò ń gbàdúrà nígbà gbogbo. Ṣé o mọ̀ wípé àwọn ọmọ Ísíráẹlì, àwọn náà ń gbàdúrà, wọ́n sì ń gbà àwẹ̀, ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ kò kúrò lọ́wọ́ wọn. Èyí ni Ọlọ́run fún ara rẹ̀ ló fi ń fi wọ́n sùn, tó sì ń pè wọ́n níjà wípé ó yẹ kí wọ́n kí ó ronú, kí wọ́n kí ó mọ̀ wípé èyí tí wọ́n ń ṣe, wọ́n ń gbàdúrà ni o, wọ́n ń lọ sílé ìsìn ni o. Èyí ò túmọ̀ sí wípé wọ́n ti ní ìgbàlà, wọ́n ní láti wá láti kọ ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀, kí a lè wẹ̀ wọ́n nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn, kí ìgbàlà tòótọ́ kí ó ba lè jẹ́ tiwọn. Nínú Isaiah orí ìkejìdínlọ́gọ́ta, Isaiah orí ìkejìdínlọ́gọ́ta láti ẹsẹ̀ ìkíní, ó ní kí rara, má ṣe dá sí, gbé ohùn rẹ sókè bí ìpè, kí o sì fi ìrè kọjá, kí o fi ẹ̀ṣẹ̀, àwọn
ènìyàn mi hàn wọ́n, àti ilé Israel, ilé Jacobu, ẹ̀ṣẹ̀ wọn. Gbọ́ iṣẹ́ ẹ̀sìn wọn, ṣùgbọ́n síbẹ̀ wọ́n jẹ́ ẹlẹ́ṣẹ̀. Gbọ́ bí wọ́n ti ń tiraka, tí wọ́n ṣe wàhálà nípa iṣẹ́ ẹ̀sìn, ṣùgbọ́n síbẹ̀ síbẹ̀ ìgbàlà kò tí ì jẹ́ tiwọn. Nínú ẹsẹ̀ ìkejì ó ní, ṣùgbọ́n wọ́n ń wá mi lójoojúmọ́. Wọ́n sì ní inú dídùn láti mọ ọ̀nà mi. Bí orílẹ̀-èdè tí ń ṣe òdodo, tí kò fi ìlànà Ọlọ́run wọn sílẹ̀, wọ́n ń béèrè ìlànà òdodo wọn ni lọ́wọ́ mi. Wọ́n a máa ṣe inú dídùn àti súnmọ́ Ọlọ́run. Wọ́n ń wí pé ní ẹsẹ̀ ìkẹta, nítorí kíni àwa ṣe ń gbà àwẹ̀ tí ìwọ kò sì rí i? Wọ́n jẹ́ ẹni tó ń gbà àwẹ̀ tó sì ń gbàdúrà, ṣùgbọ́n a sọ fún wa wí pé kí àwọn ajíhìn rere, àwọn wòlíì ti Bíbélì, kí wọn kí ó kí rara, kí wọn kí ó má ṣe dá sí, kí wọn kí ó gbé ohùn sókè láti fi ẹ̀ṣẹ̀, láti fi ìrékọjá wọn, láti fi hàn wọ́n. Jẹ́ kí ó yọ nígbà náà wí pé mò ń gbàdúrà, mò ń gbà àwẹ̀, mò ń lọ sílé ìsìn. Èyí ò sọ wí pé o ti di ẹni ìgbàlà. Ìkarùn-ún, àwọn mìíràn máa ń rò wí pé bí a bá jẹ́ ẹni tó ń láàlá, àlá tamátàsé, a sì ń ríran, a ń sọ tẹ́lẹ̀. Èyí jẹ́ wípé bóyá nígbà náà a ti ní ìgbàlà, rántí wípé Pharaoh náà láàlá, Nebuchadnezzar pàápàá láàlá, ṣe rántí aya Pilato, òun pàápàá ní láàlá. Àwọn wọ̀nyí, àlá wọn kò sọ wọ́n di ẹni ìgbàlà. Ìgbàlà Ọlọ́run, ìgbàlà tí gbani kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀, kò jẹ́ tiwọn. Bí a bá ń sọ nípa àsọtẹ́lẹ̀, kò sí àsọtẹ́lẹ̀ tí o lè sọ lónìí tó ju ti Bálámù aríran lọ. Òun náà sọtẹ́lẹ̀, ó tilẹ̀ gbàdúrà wípé òun fẹ́ kú ikú olódodo, ṣùgbọ́n ìgbàlà ò jẹ́ tiẹ̀. Ó kú ikú ìtìjú, ikú ọlọ̀tẹ̀, ikú ẹlẹ́ṣẹ̀. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kó yé wa wípé mo ń lálàá, mo ń ríran, mo ń sọtẹ́lẹ̀, ẹ̀mí ń gbé mi ṣánlẹ̀. Ìyẹn ò sọ wípé o ní ìgbàlà. Ìkẹfà, kì í ṣe wípé o jẹ́ ọmọlúàbí tí kìí jà, ọmọlúàbí tí kìí bínú, ṣùgbọ́n nítòótọ́ o ṣe jẹ́jẹ́ lóde ara, ṣùgbọ́n paramọ́lẹ̀ ń bẹ lódò ikùn. Irú ẹni bẹ́ẹ̀ a ò lè sọ wípé ó ní ìgbàlà. Èyí kì í ṣe ìgbàlà tí Jésù ń tẹnu mọ́ pé òun fẹ́ fún ẹnì kọ̀ọ̀kan wa. Ìkeje, kì í ṣe wípé mo jẹ́ olóyè nínú ìjọ, bíi bàbá ẹgbẹ́, bíi díákónì, bíi lérídà, láì di àtúnbí, tàbí kí ènìyàn kí ó kọ́ ilé ìsìn. Ọ̀pọ̀lọpọ̀ ló ṣeéṣe fún wọn láti kọ́ ilé ìsìn láì fi ẹ̀ṣẹ̀ sílẹ̀, láì ní ìgbàlà. Àwọn mìíràn tilẹ̀ máa ń gbèjà ẹ̀sìn, wọ́n ní bí o bá bú ìgbàgbọ́ pẹ́rẹ́, o ó rí pupa ojú mi. Ìyẹn ò sọ wípé o ti di ẹni ìgbàlà. Ohun tí a ń pè ní ìgbàlà ni wípé kí Ọlọ́run fún ara rẹ̀ pẹ̀lú oore ọ̀fẹ́ àti pẹ̀lú ẹ̀jẹ̀ tí Jésù ta sílẹ̀ lórí òkè Calvary, kí ó wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù, kí ó sọ ọ́ di ẹni ọ̀tọ̀, ẹni ọ̀tún, ẹ̀dá ọ̀tún. Yẹ kí a tún kà á lẹ́ẹ̀kan sí nínú Matthew orí kìíní, ẹsẹ̀ ìkọkànlélógún. Matthew orí kìíní, ẹsẹ̀ ìkọkànlélógún. Sì bí ọmọkùnrin kan, Jésù ni ìwọ pe orúkọ rẹ̀, nítorí òní yóò gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn. Bí o bá jẹ́ ti Ọlọ́run ní tòótọ́, a ó ti gbà ọ́ là kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ. Èyí ni a ń pè ní ìgbàlà. Nígbà tí ènìyàn bá ní ìrírí ìdánilójú ìdáríjì gbogbo ẹ̀ṣẹ̀ nípa ìgbàgbọ́ nínú Kristi, èyí ni a ń pè ní ìgbàlà. Bí o bá ti tọ Ọlọ́run wá, o ti jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ, o ti kọ̀ wọ́n sílẹ̀, o sì ti bẹ̀bẹ̀ wípé kí Ọlọ́run kí ó dáríjì ọ́. Bí o bá jẹ́ bẹ́ẹ̀, o ní ìdánilójú ìdáríjì ẹbí ẹ̀ṣẹ̀, kò tún ní sí ní ọkàn rẹ mọ́. Èyí ni wípé o ti di ẹni tí a dáríjì. Nítorí lẹ́sẹ̀kẹsẹ̀, bí tí o bá ti ronú pọ̀wàdà gbogbo ẹ̀ṣẹ̀ rẹ, tí o sì gbàdúrà pẹ̀lú ìgbàgbọ́ nínú Kristi, Ọlọ́run yóò darí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí jì ọ́ pátápátá ní ìṣẹ́jú àáyá. Yóò o sì wà ní àlàáfíà. Ohun tí a ń pè ní ayọ̀ ìgbàlà yóò jẹ́ tirẹ̀. Ìdánilójú wípé o ti bá Ọlọ́run làjà yóò sì jẹ́ tirẹ̀ pẹ̀lú. Nínú orin Dáfídì ni a ti ń rí tí olórin Dáfídì yìí tí ó ń gbàdúrà.
ti o si so fun wa abayori si nigbati ababa olorun laja abayori si nigbati igbala olorun ti o ba ti je ti wa ori dafidi ikokan le ni adota ori dafidi ori ikokan le ni adota ese ikejila mu ayo igbala re pada tomi wa bi o ba je to to ni o ti ni igbala o ri wipe ayo run ayo wipe ati dariji o yo wa ninu okan re papa yo foye gbogbo ebi idalebi ti o ti wa tele tele awon mu won kuro o ni ayo wipe nisinsin yo ti je ti omo olorun e ki se ayo ti awon agabagebe ayo ti awon agabagebe ki pe nitori wipe o sese bi won ba ni ohun kan nisinsin yi won le sope won le dope won le fofayo sugbon ni iseju meedogun tabi ogbon iseju leyin na ayo ti won ro pe won ni o ti fo lo nitori eyi ni Job se nso fun wa wo Job ori ogun Job ori ogun ese ikarun pe orin ayo eniyan buburu igba kukuru ni ati pe ni iseju kan li ayo agabagebe bi abaje eni ti o ti ni igbala bi abaje eni ti ko ti gba Jesu gege bi olugbala wa gege bi eni ti o ti ni iwenumo ninu eje Jesu o sese ki a konrin fun igba die o sese ki a ni ayo osan kan tabi orukan sugbon so fun wi pe orin ayo eniyan buburu fun igba kokoro ni o si so fun wi pe ayo awon agabagebe o je fun iseju kan sugbon ayo ti wa titi ayo ti bani kale ayo ti wa ninu okan wa looro losan lale lati ojo kan de ojo miran eyi ni ayo igbala tun ka le kan si ninu orin dafidi ikokan le ni adota ese ikejila mu ayo igbala re pada tomi wa dafidi ti o gbadura nihi o ti ni ayo yi tele tele sugbon o so ayo yi nu nitori o pada sinu ese o pada sinu agbere o pada sinu eke iro pipa o pada sinu ki a ma bo ese mole asoso fun wa pe eni ti o ba bo ese lo mole ki yo se rere sugbon eni to ba jewo to ba ko sile ni yo ri anugba nitori wi pe o ti di apeyida o ti padanu ayo igbala olorun ti o ni tele tele o lo se wa ngbadura wi pe olorun ni toto mo mo wi pe mo ti se ka lati ese ikini olorun sanu fun mi gege bi iseun ife re gege bi ironu opo anu re nu irekoja aisododo ese idalebi mi nu kuro oni we mi le awe mo kuro ninu aise dede mi ki o se we mi nu kuro ninu ese mi oni nitori mo jewo irekoja mi o nigba gbogbo li ese mi si nbe ni iwaju mi iwo nikan soso ni mo se si ti mo se se buburu yi ni waju re ohun ti Olorun bere lọwọ eni ti o fe ni igbala to to ni yi wepe oni lati jewo oni lati ko sile lai bo ohun ko mole o so fun wa wepe ni ese ikeje oni fi ewe isopu for me emi o si mo we mi emi o si foju egbon owo lo mo mi gbo ayo ati inu didun ki awon egungun ti iwo ti run ki o le ma ayo o wa so fun awe pe mu ayo igbala re pada tomi wa mo ti padanu re sugbon mu pada tomi wa ki o se fi emi ominira re gbe mi ro o nbebe we pe ki igbala olorun ki o le je tun ki o ma tun pada sinu awon ese wonyi mo ki o le je eni tin duro sinsin a o fun wa ni isegun lori gbogbo ese ti o ti ko wa leru tele tele bi o ba je wo pe ni toto ni a ni igbala olorun a gba wa sile kuro ninu awon ese wonyi ti o ti de wa ni igbekun tele tele bi eniyan kan ba wa ko ti ikun siru igbala nla bi eyi onitan je alaimore
o si je eniyan boboru yo si gba idajo ayeraye fun ese re nitori oni anfani ati gba idariji oni anfani ati ni igbala sugbon nitori wo pe o ndimo nitori wo pe o nse agabagebe nitori wo pe o ndagunla eyi ko kan mi o padanu igbala olorun yo si padanu ire ati ibukun ayeraye yo jiya ni orun apadi titi ayeraye eyi ni eni ti o ko episteli si awon eberu ni o fi won ni o fi bi won ni ibere kan ti o se pataki ti o lati dahun ni kelekele okan re ninu eberu ori keji ese iketa oni awa o ti se la bi awa ko ba nani iru igbala nla bi eyi awa o se bo lowo idajo olorun awa o se bo lowo eru ese to n pa wa lo ku yi to n pa wa ko lo yi oni awa o se bo bi awa ko ba nani iru igbala nla bi eyi oni igbala ti an so nipa re yi ti atete ko bere si so lati odo oluwa o je eti Jesu Christi oluwa wa fun rara re ti o ti waasu re tele tele ati ti a si fi mule fun wa lati odo awon eni ti o gbo awon aposteli awon omo leyin Jesu won fi mule fun wa we pe tooto ni igbala yi we pe bi o ba gbagbo igbala yi yo je tire mo si gbagbo we pe oni kuro ninu ago yi lai je ki igbala oluwa itusile idande oluwa irapada oluwa ki o je tire yo je tire loruko Jesu anwo nisinsin yi koko keta ninu eko wa ti oro yi iwenumo gbogbo ese iwenumo gbogbo ese pelu etutu eje Kristi se iye biye lati we ese wa nu e ni Jesu fun ara re lo so fun wa ninu Matthew ori ikerin din logbon ese ikeje din logbon oni nitori eyi li eje mi ti maje mo titun ki se ti maje mo lai lai eje ti o fun oni idariji igbala idande ninu maje mo lai lai o je eje eranko eje ewore tabi oboko sugbon so wipe fun awon ti won gbe ni maje mo titun leyin ti Jesu Kristi ti o ti ko fun wa o ni eye li eje mi ti maje mo titun ti atasile fun opo eniyan fun imukuro ese se ranti wo pe ati so fun o igbala ni we pe amu ese re kuro o wa so we pe eje Jesu ni atasile fun imukuro ese wo ni lefitiko ori iketadinlogun ese ikokanla lefitiko ori iketadinlogun ese ikokanla nitori pe emi ara nbe ninu eje emi si ti fi fun yin lati ma se tutu fun okan yin lori pepe ni nitori pe eje ni se etutu fun okan bi o ba fe etutu toto ebo arukun aroda fun awon ese ti o ti da bi o ba nfe aropo ti o se itewogba lodo oluwa o nso fun o wipe eje Jesu nikan soso ni o le gba o kuro ninu idajo idalebi ti tori nitori ese re ninu Romo ori keta ese iketa le logun Romo ori keta ese iketa le logun gbogbo eniyan le o sa ti se ti won si kuna ogo olorun ko si eni ti o le wi awijare nitori gbogbo eniyan le o ti se won si ti kuna ogo olorun ese ikerin le logun awon eni ti an dalare lofe ki se wo pe an sanwo fun igbala lofe ki se wo pe abimi silesin lofe ki se wo pe mo nse ohun gbogbo ti mo le se awon rere ti mo nse won po ju gbogbo to wa lowo mi o ni awon eni ti an dalare lofe nipa ori ofe re nipa idande ti o wa ninu Jesu Christi wo ese 25 eni ti olorun ti gbe kale
Jesu Christi ti Olorun ti gbe kale lati je etutu nipa igbagbo ninu eje re igbagbo ninu eje re lati fi ododo re han nitori idariji awon ese ti o ti koja ninu ipamora Olorun eje ki o ye wa nigba na we pe eje Jesu nikan soso ni o le se etutu fun ese re ati fun ese awon elomiran ninu Eberu ori kesan ese ikejilelogun Eberu ori kesan ese ikejilelogun o si fere je ohun gbogbo li a fi eje wenu gege bi ofin o so fun ani we pe nigba aye ofin nigba aye majemo lai lai oni o fere je ohun gbogbo le a fi eje wenu ni akoko na iba je olori alofa funra re iba je awon omo lefi iba je awon omo israeli bi won ba dese si olorun gbogbo won pata ni an bere lo won we pe ki won mu eje eran ti apa wa ti o je aropo won eje ti o fi se etutu fun won ati le so fun a wi pe ki se awon eniyan nikan sugbon awon ohun elo ti o wa ni ibi mimo tabi ibi mimo julo ni a fi eje eran ni a fi se iya soto iwenumo won ki ohun ti a se lori awon pepe yi ki o le je itewogba lodo olorun eyi ni a fi so fun a wi pe o fe re je ohun gbogbo ati eniyan ati ohun elo ni a fi eje wenu gege bi ofin ati lai si itaje sile ko si idariji yi so fun a wi pe lai je we pe agba eje Jesu agba agbo ohun ti Jesu se lori ige agbelebo agba agbo oni bi ki ba se be ki yo si idariji ese ti amanka lopo igba o ye ko ye wa ninu Johanu kini ori kini ese ikeje ati ikesan oni sugbon bi awa ba rin ninu imole bi ohun tin be ninu imole awa ni idapo pelu ara wa eje Jesu ko si nkan mi eje Jesu Kristi omo re ni we wa nu kuro ninu ese gbogbo oni bi awa ba wa jewo ese wa olooto ati olodo doli ohun lati dari ese wa jiwa ati lati we wa nu kuro ninu aisododo gbogbo anfani wa fun eni kokan wa loni lati ni iwenumo kuro ninu ese gbogbo o daju we pe bi o ba wa sodo Oluwa yo se fun o loroko Jesu eje Jesu lagbara to be lati pa gbogbo ese rere eje Jesu lagbara to be lati se iwenumo imukuro gbogbo ese pelu gbogbo abawon gbogbo egbin gbogbo alebo gbogbo aboko to wa ni igbese aye re ko si ose abofo kan laye to lagbara to si ni pato eje Jesu Kristi pelu ibo won eje na le kan soso gbogbo ese re ni Olorun yo wenu Olorun yo da gbogbo ese re yo da won sinu oku igbagbe re je wo awon ese na ki o si ko won sile iba se ese aigboran ese agbere ni tabi ese panshaga tabi ese ole jija tabi ese fayawo sise tabi ese jibiti tabi iwa ibaje gbogbo o sese ko je ija jija siga mimu igbo mimu oti mimu tabi tete tita ni tire o sese ko je iborisha o si sese ko je wipe orisha tire ni awon oku egbe ti o so wipe o ma yi eyin won pada o so agba ile ti o ti ku o so won di orisha ti ansin o so won di orisha akunlebo gbogbo awon ese wonyi ni Olorun fe dariji o bi o ba le wa si ese agbelebo loni pelu igbagbo lati wipe o ti ku fun o ki o ba le ni iye ada lejo ki a le da olare akan omogi ki a le tu osile o ta eje re sile lati gba ola lofe bi o ba wa bi o ba gbadura bi o ba toro idariji lowo Olorun yo fun ni igbala yo si fun ni isegun o si le wa pe titi pelu Olorun ni ayeraye nisisin bi o ti lo lati gbadura Olorun ran wa leti pe ki a wo odo agutan Olorun eni ti o ko ese aye lo bi o ba fe ki o ko ese re lo dide lori ese re ki o so fun Olorun we pe gbogbo awon ese to ti da
gbogbo awon ese to ti ku oleru to ku oleru gbogbo awon ese ti o di eru wuwo sori re wi pe o nfe ki olorun ki o mu okoro ranti wi pe eje jesu le ati tasile oni nigba ti mo ba ri eje na emi o re yin koja o so fun a wi pe bi ati gbe ejo soke ile aginju be ni a ko le sha lai gbe omo eniyan soke wi pe enikeni ti o ba gba gbo ki o ma ba se gbe sugbon ki o le ni iye aini pekun oni eyi ni eje mi ti atasile oni eje yi ni ti ma je mu ti tun fun imukuro epolo ese opolopo okan oni awa o se la awa o se bo awa o se kuro ninu idajo olorun bi a ko ba na ni iru igbala nla bi eyi oni ki o kepe olorun o setan lati gba ola oni enikeni ti o ba wa sodo mi emi ki o taanu bi o ti wo ki o ri gbadura kepe oluwa awon ese ti o wa ni igbesi aye re omi oni bi abadake tarawa abawa dake bi a ba bo ese mole a o le se rere sugbon bi a ba jewo bi a ba ko sile oni nigba na ni a o le ri anu olorun gba se o fe anu olorun se o fe igbala tooto se o fe ki amu gba sere kuro se o fe ayo igbala olorun se o fe iwenumo lati oke wa oni ki oke pe oluwa kepe oluwa nitori wipe jesu kristi ti ku fun enikokan wa ki o ba le mu ese wa kuro jewo awon ese re ma bo won mole o je wa awon ese re o sese ko je ese agboran o sese ko je ti agbere o sese ko je ti ikobirin jo o sese ko je ti panshaga o sese ko je wipe ti rope pani o sese ko je ti ijajija tabi ole jija tabi fayawo o sese ko je wipe ji oni jibiti ni o iwa ibaje okuro ninu aye re o sin lo sile isin o nso fun a wi pe igbala olorun o ma ngba ni kuro lowo ese oni bi enikeni ba wa ninu kristi o die dati tun ohun atijo won ti koja lo kiyesi gbogbo won di otun se igbese aye re ti di otun abi o se wa ninu ese sibe sibe abi o je ikan ninu awon aborisa ikan ninu awon tin tatete ikan ninu awon ti o so oku agba ile di orisa se o je kan ninu awon ti o je wipe o ma nje bo kaakiri o nse sahara fun awon orisa oni ki o je wo fun olorun ki o je wo fun olorun bo je siga bo je oti bo je awon nkan won lo ti ku oleru oni ki o je wo fun olorun ki a ba le dariji o ki igbala olorun isodotun iwenumo agbara ma lo ma se dese mo ki o le wo inu aye re gbadura lainu re ki o gbadura ki o so fun olorun we pe o nfe ki igbala tooto igbala ti muni lati aye lo si orun ki o je ti re

Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ fún oore yín, fún àánú yín lórí wa. A dúpẹ́ wípé ẹ kò fi wá sílẹ̀ nígbà kan rí. A dúpẹ́ wípé nígbà tí a ti rí ọ̀nà ìgbàlà yìí, tí a sì ti wọ inú rẹ̀, wípé lójoojúmọ́ lẹ ń tọ́ wa. Lójoojúmọ́ la ń gbàdúrà sí tẹ sì ń gbàdúrà wa. Lójoojúmọ́ la ń ké pè yín tí ẹ sì ń dá wa lóhùn. Àdúpẹ́ ẹ gba pé àti ìyìn wa lórúkọ Jésù. Ǹjẹ́ bí a ti wá síwájú yín lónìí, a ń béèrè wípé kí ọ̀rọ̀ tí a ó gbọ́ kí ó mú kí a yọ ìgbàlà, kí ó tún sọjí lọ́kàn wa lẹ́ẹ̀kan sí lórúkọ Jésù. Kí ayọ̀ Olúwa kí ó lè jẹ́ okun àti agbára wa. Àdúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Nehemiah orí kẹjọ, ìwé Nehemiah orí kẹjọ ẹsẹ ìkẹwàá. Nígbà náà ni ó wí fún wọn pé ẹ lọ ẹ jẹ ọ̀rá, kí ẹ sì mu ohun dídùn, kí ẹ sì fi apá kan ìpín ránṣẹ́ àwọn tí a kò pèsè fún, nítorí mímọ́ ni ọjọ́ yìí fún Olúwa. Ẹ má ṣe bànújẹ́, nítorí ayọ̀ Olúwa òun li agbára yín. Níhìn-ín ni a rí tí Nehemiah ènìyàn Ọlọ́run tí ó ń bá àwọn ọmọ Ísíráẹlì sọ̀rọ̀, gbà tí wọ́n wo àwọn tí ó yí wọn ká àti àwọn àjálù tí ó ti dé bá wọn láti ẹ̀yìn wá, àti bí Ọlọ́run ti ṣàánú fún wọn nísinsìnyí, gbà tí wọ́n wo àìjólóòtọ́ wọn, tí wọ́n sì fi díwọ̀n ìjólóòtọ́ ti Ọlọ́run, gbà tí wọ́n wo àìṣedédé ti wọn, tí wọ́n fi díwọ̀n oore ọ̀fẹ́ látòkè wá, wọ́n rí wípé ọkàn wọn bàjẹ́. Inú bíbàjẹ́ yìí ni Nehemiah rí tí ó wá sọ fún wọn wípé ó yẹ kí òní jẹ́ ọjọ́ ayọ̀, nítorí a ti mú ìbìnújẹ́ wọn àti ìfọ́jú ọkàn wọn, a sì ti mú àròdùn tí ó wà nínú ọkàn wọn àti mú kúrò, àti àwọn ohun ẹ̀gàn tí àwọn kèfèrí fi ń pẹ̀ gan wọn, wípé a ti mú nǹkan wọ̀nyí kúrò lórí wọn. Nítorí bẹ́ẹ̀ kò tún yẹ kí wọn kí ó máa banújẹ́, ó yẹ kí wọn kí ó máa yọ̀ níwájú Olúwa. Nehemiah wa ń sọ fún wọn ìdí tí ó yẹ kí àwa onígbàgbọ́ kí ó máa yọ̀, ó ní nítorí ayọ̀ Olúwa òun ni agbára yín. Lónìí a ń sọ̀rọ̀ lórí ayọ̀ Olúwa. Ayọ̀ jẹ́ ohun tí ó ṣe pàtàkì, ó sì jẹ́ ohun tí ó máa mú nǹkan púpọ̀ bá ẹni tí ó ní ayọ̀ tàbí ìdùnnú nínú Olúwa. A rí wípé nínú ìwé òwe ni a ti kà á, ìwé òwe orí 17 ẹsẹ 22. Ìwé òwe orí 17 ẹsẹ 22. Inú dídùn mú ìmúláradá rere wá, ṣùgbọ́n ìbànújẹ́ ọkàn mú egungun gbẹ. Ó sọ fún wa wípé bí a bá ní ayọ̀ nínú wa, bí a bá ní ayọ̀ Olúwa tàbí inú dídùn, wípé ó máa ń fúnni ní okun, ó máa ń fúnni ní agbára, ó máa ń ṣiṣẹ́ bí oògùn ìwòsàn nínú ìgbé ayé ẹnìkọ̀ọ̀kan wa. Ó máa mú ìmúláradá wá, kì í ṣe bẹ́ẹ̀ nìkan. Bí a bá ní ayọ̀ tàbí inú dídùn, èyí tún máa ń ran àwọn tí ó wà nítòsí wa, àwọn tí ó yí wa ká. Ó máa ń jẹ́ kí ìmọ́lẹ̀ là fún wọn, ó máa ń jẹ́ kí ìgbàgbọ́ wọn kí ó rúyọ sókè, ó máa ń jẹ́ kí ìbànújẹ́ kí ó kúrò ní àrọ́wọ́tó, ó sì máa mú kí ìlera, ó máa mú kí ìmúláradá, ó máa mú kí ọkàn tí ó ti rẹ̀wẹ̀sì kí ó lè fò sókè pẹ̀lú ayọ̀, ó sì máa mú ìrètí wá fún ẹnì kọ̀ọ̀kan wa. Èyí ni ó fi yẹ kí a mọ̀ wípé ó dára láti ní ayọ̀ nínú Ọlọ́run.
o dara lati ni ayo oluwa ni igbese aye wa ayo ti an so yi ki se ayo ti awon elese ma ni fun igba die ki se ayo ti awon eniyan buburu tabi awon agabagebe eniyan ti won ma ni fun igba die ayo ti an so nipa re o je ayo ti awon omo olorun je ki awo ti bibeli so nipa ayo tabi inu didun ti awon alaigbagbo ninu jobu ori ogun jobu ori ogun lati ese ikarun pe orin ayo eniyan boboru igba kokoro ni ati pe ni iseju kan ni ayo agabagebe o sese ki ohun kan sele ni igbese aye elese ni igbese aye awon odaran ni igbese aye awon ti ko lolorun awon ti ko ni folorun se ni igbese aye won ki ohun ti o sele yi boya won bimo boya won gbeyawo boya won rise boya ohun kan tabi omiran o dabi ipese ni igbese aye won tabi o dabi igbega ni igbese aye won o sese ki won ki o ni ayo fun igba kukuru tabi fun iseju kan o sese ki ari eni ti o joko si di emu abi si di oti nigbati oti yi to ba wa agbari ti o si yi gbogbo ara pada ari wo pe eni yi agbagbe awon osi tabi awon isoro re e ko so wi pe isoro si nibe ṣugbọn oti mimu amupara yi adi loju apo loju adi lokan a si di leti to je wi pe ko ni mo wi pe isoro tabi aini tabi awon egun ti o wa ni iha re tele tele wi pe won si wa nibe ni iru igba be o sese ki iru eniyan boboro be o sese ki agabagebe be o sese ki omo ti para be ki o ma ni ayo ṣugbọn ayo igba die ni o ni orin ayo eniyan boboro fun igba kokoro ni ati pe ni iseju kan ni ayo alagabagebe nitori be ayo ti an so nipa re o je ayo ti o poju owo o je ayo ti o dabi eni we pe a mo we po wa lati odo olorun yala arije tabi a orije ni yala arimu tabi a orimu yala anisoro abi ani wahala ni ayo yi a wa nibe sibe ayo yi ma bere nigba ti a ba mo Jesu Christi gege bi oluwa ati olugbala wa nigba ti a ba ni idariji ese lati odo olorun wa nigba ti a ba ka awon aise dede wa ti a ka won kuro ti a mu won jina rere si wa gege bi ila orun ti jina si iwo orun ohun ti a ri ni we pe olorun ma fun wa ni ayo igbala re ye ki a wo orin dafidi ori kokanlelaadota orin dafidi ori kokanlelaadota ese ikejila mu ayo igbala re pada tomi wa ki o si fi emi omnira re gbe mi duro mu ayo igbala re pada tomi wa dafidi o je eni ti o mo olorun o je eni bi ti inu olorun o je eni ti o ti ni iyi pada okan je ki o yi o bi a ba so wi pe enikan je eni rere bi a ba so wi pe enikan je eni bi ti inu olorun dafidi fun ara re o mo wi pe ki se pe a bi ohun ni eniyan rere ko si eni ti a bi gege bi eniyan rere eni keni ti a bi lati inu adamu o lati bi iran adamu o je eniyan boboro o je elese dafidi papa o mo o ni oye nipa eyi ko so fun a wi pe ohun ti je eni bi ti inu olorun lati inu iya ohun wa ko so wi pe ohun ti je eniyan rere lati inu iya ohun wa ohun papa lo se agbenuso fun olorun lati je ki a mo wi pe olorun je eni ti o jare nigba ti o ba n dajo o so ni ese ikarun ni ori kan na o ni kiyesi ninu aise dede le agbe bi mi ati ninu ese ni iya mi si loyun mi nitori be nigba ti a mo pe olorun so fun samueli nipa dafidi ti o so wi pe emi ti ri enikan eniyan kan eni bi ti inu mi wi pe ohun ni o se aropo fun Saulu eni ti o peyinda eni ti o pada lo sinu ese gba ti olorun pe dafidi ni eni bi ti inu re o je wi pe dafidi ti o ti mo pe ninu asedede de agbe bi ohun ati ninu ese ni iya ohun ni o loyin ohun o je eni ti o ti ba olorun laja eni ti o ti ba olorun dore o je enikan ti o ti mo wi pe ohun je elese o ti lo siwaju olorun
o ti toro idariji o ti bebe we pe ohun fe ore ofe ati gbala ati yi pada ati fun ni emi titun okan titun ati fun ni irin otun iwa otun ise otun ni igbesi aye re sugbon o se ni laanu we pe igba kan de ni igbesi aye dafidi ti o wo ohun ti ko ye ki o wo ti o se ohun ti o ye ki o se ke a so ni ona kokoro osubo sinu ese ti o buru julo ese

oníjà gidijà gan ènìyàn nínú ṣùgbọ́n ẹni tí a pè ní onírẹ̀lẹ̀ ni ẹni tí ó ti bá Jésù pàdé, ẹni tí ó ti rí oore ọ̀fẹ́ láti ọwọ́ Ọlọ́run, ẹni tí ó ti ní ìdáríjì ọkàn, ẹni tí ó ti ní ìyípadà àyà. Èyí ni ẹni tí a pè ní onírẹ̀lẹ̀ tòótọ́. Ó ní ayọ̀ irú àwọn ènìyàn bẹ́ẹ̀, ayọ̀ àwọn àjògún ìgbàlà, ayọ̀ àwọn onírẹ̀lẹ̀ yóò máa bí sí i nínú Olúwa. Èyí ni wípé bí a bá Olúwa pàdé, bí a bá ní ìgbàlà, bí a bá ní ìdáríjì ẹ̀ṣẹ̀ wa, bí a bá kọrúkọ wa ní ìwé ìyè Lọ́run, wípé ayọ̀ ìgbàlà yóò bẹ̀rẹ̀. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, bí a ti ń rìn síwájú, bí a ti ń tọ Jésù Kristi lẹ́yìn, ni a rí wípé ayọ̀ wa yóò máa jù bẹ́ẹ̀ lọ, yóò máa bí sí, yóò máa gbòòrò jù bẹ́ẹ̀ lọ. Ayọ̀ wa á jẹ́ ohun tí kò ní ní ìpẹ̀kun. Nínú Jeremiah ni a tún rí i, Jeremiah orí 15 ẹsẹ 16. Nígbà tí a rí ọ̀rọ̀ rẹ, èmi sì jẹ wọ́n, ọ̀rọ̀ rẹ sì jẹ́ inú dídùn mi, nítorí orúkọ rẹ lè a fi pè mí, ìwọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun. Níhìn-ín ni Jeremiah ń sọ fún wa wípé ọ̀rọ̀ Ọlọ́run ó dàbí oúnjẹ. Ó ní nígbà tí èmi rí ọ̀rọ̀ rẹ, èmi sì jẹ wọ́n. Nínú ọ̀rọ̀ Ọlọ́run ni a tún fi ọ̀rọ̀ Ọlọ́run wé, a fi ọ̀rọ̀ yìí a fi wé omi. Ó dàbí ẹni tí ó ní ara dídọ̀tí, tàbí ẹni tí ò ń gbẹ́ngbẹ́, tí ó wá sí etí ipa odò, tí a rí wípé ó mu nínú rẹ̀, ó wẹ̀ nínú rẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run bákan náà, ó jẹ́ bí ohun tí ó ń fúnni lágbára, ohun tó ń fúnni lókun. Nítorí ọ̀rọ̀ Ọlọ́run pàápàá àfiwé ìmọ́lẹ̀ wípé bóyá ọkàn rẹ pòrúurò, bóyá o wà ní ìkóríta, o kò mọ ọ̀nà tí ó yẹ kí o yà sí. Bí o ti rí ọ̀rọ̀ Ọlọ́run, bẹ́ẹ̀ ló rí wípé ọ̀rọ̀ Ọlọ́run yóò tọ́ka sí ọ̀nà tí ó yẹ kí o gbà. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ọ̀rọ̀ Ọlọ́run ni a tún fi wé iná. Iná ti máa ń jó àwọn ìtàkùn, àwọn gbòǹgbò, àwọn ewé, àwọn nǹkan tí kò ní lárí tó máa ń jó wọn run. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run máa ń ṣe ní ìgbésí ayé wa. Bóyá a ti ní àwọn nǹkan kan ní ìgbésí ayé wa, tí a rí wípé àwọn nǹkan wọ̀nyí kò ní fún wa ní ìtẹ̀síwájú dáradára. Bí a ti ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Ọlọ́run bí iná, bẹ́ẹ̀ ló ń jó wọn run. A tún fi ọ̀rọ̀ Ọlọ́run wé òòlù. Bóyá ó ṣeé ṣe kí ó jẹ́ wípé apá kan ní ìgbésí ayé wa, apá kan nínú ìṣe wa, ni ó fi dàbí ẹni wípé a ń dàgúnlá sí ọ̀rọ̀ Ọlọ́run. Ó dàbí wípé a ní ọkàn òkúta ní irú apá ìgbésí ayé wa bẹ́ẹ̀. Bí ọ̀rọ̀ Ọlọ́run bí ó ti ń ṣiṣẹ́ bí òòlù, bẹ́ẹ̀ ni ó ń fún àwọn òkúta wọ̀nyí tútú. Ọ̀rọ̀ Ọlọ́run yìí ni a tún sọ wípé ó dàbí oògùn ìmúniláradá, wípé bí a bá fi ọ̀rọ̀ Ọlọ́run sí ìgbésí ayé wa àti sínú ọkàn wa, bí a bá gbẹ́kẹ̀lé, bí a bá simile, bí a bá dúró tì í, bí a bá fi sínú ókàn àyà wa, tí a kò jẹ́ kí ohunkóhun kí ó pààlà àwa àti Ọlọ́run, àwa àti ọ̀rọ̀ Ọlọ́run, a ó rí wípé ọ̀rọ̀ yìí yóò máa ṣiṣẹ́ bí oògùn ìmúniláradá. Nítorí bẹ́ẹ̀, èyí ni Jeremiah ni ó fi sọ wípé nígbà tí òun rí ọ̀rọ̀ Ọlọ́run, tí òun sì jẹ wọ́n, tí òun gbé wọn mì, tí òun fi sínú ókàn àyà òun, wípé ọ̀rọ̀ Ọlọ́run yìí ó jẹ́ inú dídùn fún òun. Nítorí wípé a ń pè òun ní pẹ̀lú orúkọ Olúwa, Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun. Àwa náà pàápàá lẹ́yìn ìgbà tí a bá ti rí ìgbàlà, tí a ti di àtúnbí, tí a ti di ènìyàn Ọlọ́run, mo sọ wípé ayọ̀ tí a ní nínú Olúwa yóò máa tẹ̀síwájú àti síwájú. Nítorí wípé ọ̀rọ̀ Ọlọ́run yóò máa wọnú ìgbésí ayé wa, àti ìfẹ́ Ọlọ́run àti ìdàpọ̀ pẹ̀lú Ọlọ́run yóò máa mú kí ayọ̀ wa kí ó máa gbòòrò jù bẹ́ẹ̀ lọ. Nínú Jòhánù orí 15 ẹsẹ 11, Jòhánù orí 15 ẹsẹ 11, nǹkan wọ̀nyí ni mo ti sọ fún yín. Èyí náà ni ọ̀rọ̀ Ọlọ́run. Jésù Kristì ń sọ wípé òun ti sọ ọ̀rọ̀ Ọlọ́run fún àwọn ọmọ ẹ̀yìn. Nǹkan wọ̀nyí ni mo ti sọ fún yín, kí ayọ̀ mi kí ó lè wà nínú yín, àti kí ayọ̀ yín kí ó lè kún. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a mọ̀ wípé ayọ̀ tòótọ́, ayọ̀ tí ó ṣe é fẹ̀yìntì, ayọ̀ tí a lè gbẹ́kẹ̀lé, ayọ̀ tí a mọ̀ wípé ó ti ọ̀dọ̀ Ọlọ́run wá, ó máa ń bẹ̀rẹ̀ nígbà tí a bá ní ìgbàlà ọkàn wa, nígbà tí a bá ní ìdáríjì ẹ̀ṣẹ̀ wa, nígbà tí a bá Jésù Kristì Olúwa pàdé, tí a kó ẹ̀ṣẹ̀ wa lọ, tí a kọ́rọ́kọ́ wa sí ìwé ìyè Lọ́run, ayọ̀ yìí sì máa ń gbòòrò jù bẹ́ẹ̀ lọ, ó máa ń kún jù bẹ́ẹ̀ lọ, ó máa ń fẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Nígbà tí a bá ń bá Ọlọ́run rìn,
nígbà tí a bá ń bá Ọlọ́run lọ, nígbà tí a bá ń tọ ọ̀nà tí Ọlọ́run là sílẹ̀ fún wa láti tọ̀, àti nígbà tí a bá ń kà tí a bá ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní ìgbà gbogbo, kí ni a lè rí wípé ó ń fa ayọ̀ fún ẹni tí ó jẹ́ ọmọ Ọlọ́run tòótọ́? Kí ni a rí wípé ó ń fa ayọ̀ ìdùnnú fún ọmọ Ọlọ́run tòótọ́? Jẹ́ kí a wo orin Dáfídì lẹ́ẹ̀kan sí, kí a rí wípé ìṣísẹ̀ àkọ́kọ́, bí a bá fẹ́ ní ayọ̀ Ọlọ́run ní ìgbésí ayé wa, ìṣísẹ̀ àkọ́kọ́ ni wípé kí a ní ìdáríjì, kí a sì ní ìgbàlà ọkàn wa. Orin Dáfídì 119. Ẹsẹ̀ 12, mú ayọ̀ ìgbàlà rẹ padà tọ̀ mí wá, kí o sì fi ẹ̀mí òmìnira rẹ gbé mi dúró. Ó ń sọ fún wa wípé nígbà tí ẹnìkan bí ó bá bá Jésù pàdé, bí ó bá rí ìdáríjì Ọlọ́run, nígbà tí ẹnìkan bá rí oore ọ̀fẹ́ láti ọ̀dọ̀ Ọlọ́run, nígbà tí ẹnìkan bá rí wípé òun ti bọ́ Ọlọ́run dọ́rẹ̀, ẹni tó jẹ́ ọ̀tá Ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀, wípé ó ti bá Ọlọ́run làjà nípa ikú àti ẹ̀jẹ̀ àti ètùtù Jésù Kristì lórí igi àgbélébò lákọ̀ọ́kọ́, èyí máa ń fa ayọ̀ wá sínú ẹnì kọ̀ọ̀kan wa. Ìkejì, nígbà tí a bá rí wípé kì í ṣe àwa nìkan ṣùgbọ́n àwọn ẹlòmíràn pẹ̀lú, bóyá àwọn ènìyàn wa, bóyá àwọn ẹbí wa, bóyá àwọn tí a mọ̀, bóyá àwọn tí a ń gbòrò láti òkèrè wípé wọ́n fi ayé wọn fún Jésù Kristì, wọ́n ní ìgbàlà, wọ́n di ọ̀rẹ́ Ọlọ́run, wípé a ń kọ orúkọ wọn sí ìwé ìyè. Gbà tí a bá rí wípé ìjọba Ọlọ́run di gbígbòrò, tí a rí wípé àwọn tí ó ń di ẹni ìgbàlà wípé wọ́n pọ̀ ju bẹ́ẹ̀ lọ lójoojúmọ́, èyí máa ń fọ ayọ̀ àti inú dídùn fún àwọn ènìyàn Ọlọ́run. Jẹ́ kí a wo Ìṣe àwọn Àpọ́sítélì 15. Ìṣe àwọn Àpọ́sítélì 15, ẹsẹ̀ 3. Nítorí náà, nígbà tí ìjọ sì sìn wọ́n dé ọ̀nà, wọ́n la Fẹ́níkè òun Samaria kọjá, wọ́n ń ròyìn ìyípadà àwọn kèfèrí, wọ́n sì fi ayọ̀ ńlá fún gbogbo àwọn arákùnrin, ayọ̀ ńlá, nítorí wọ́n gbòrò ìyípadà ọkàn, ìgbàlà tí àwọn kèfèrí, tí àwọn ẹlẹ́ṣẹ̀, àwọn tí kò lọ́lọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀, gbà tí wọ́n gbọ́ wípé àwọn wọ̀nyí ń yípadà sọ́dọ̀ Ọlọ́run, wípé àwọn wọ̀nyí ń gba Jésù Kristì gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà wọn, wípé à ń kọrúkọ wọn nínú ìwé ìyè Lọ́run, à ń wẹ̀ wọ́n nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn. Èyí mú kí ayọ̀ kí ó wá sí àárín àwọn arákùnrin. Ìkíní ni wípé ìwọ pàápàá ò ní ìgbàlà Ọlọ́run, èyí máa ń fa ayọ̀. Ìkejì ni wípé ó ń gbùrò àwọn ẹlòmíràn tí wọ́n fi ayé wọn fún Jésù Kristì, ó ń gbùrò àwọn ẹlòmíràn tí wọ́n di ọmọ Ọlọ́run. Èyí máa ń fa ìgbàlà, ó máa ń fa ayọ̀ ńláńlá wá sí ọkàn àwọn onígbàgbọ́ tòótọ́. Ìkẹta ni wípé ó ní ìdàpọ̀, ìrẹ́pọ̀ pẹ̀lú Ọlọ́run. Nínú orin Dáfídì 14, ẹsẹ̀ 11. Orin Dáfídì 14, ẹsẹ̀ 11. Ìwọ ó sì fi ipa ọ̀nà ìyè hàn mí, ní iwájú rẹ ni ẹ̀kún ayọ̀ wà, ní iwájú rẹ ni ẹ̀kún ayọ̀ wà, lé ọwọ́ ọ̀tún rẹ ni dídùn inú wà láéláé. Nígbà tí a bá ní ìdàpọ̀ àti ìrẹ́pọ̀ pẹ̀lú Ọlọ́run, tí a wà ní iwájú Ọlọ́run ní ìgbà gbogbo, tí a rí wípé ó ń ṣẹ̀ṣọ́ lórí wa, àwa pàápàá à ń rìn níwájú rẹ̀ gẹ́gẹ́ bí ẹni yíyẹ, gẹ́gẹ́ bí ẹni mímọ́, à ń jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó máa wẹ̀ wá ní ìgbà gbogbo. Ó ní níwájú Ọlọ́run, ní ìdàpọ̀ pẹ̀lú Ọlọ́run, ní ìrẹ́pọ̀ pẹ̀lú Ọlọ́run, níbẹ̀ ni ayọ̀ ńlá níbẹ̀ ló wà. Ìkẹrin, nígbà tí a rí wípé àwọn ẹlòmíràn bí a ti ń gbàdúrà, wọ́n ní ìtúsílẹ̀, wọ́n ní ìdáǹdè, wọ́n ní ìwòsàn, a rí wípé irú èyí náà ó máa ń fa ayọ̀ fún àwa ọmọ Ọlọ́run. Ìṣe àwọn Àpọ́sítélì 8 láti ẹsẹ̀ 5. Fílípì sì sọ̀kalẹ̀ lọ sí ìlú Samaria, ó ń wàásù Kristì fún wọn. Àwọn ìjọ ènìyàn sì fi ọkàn kan fiyè sí ohun tí Fílípì ń sọ, nígbà tí wọ́n gbọ́, tí wọ́n sì rí iṣẹ́ àmì tí ó ń ṣe. Ẹsẹ̀ 7, nítorí ọ̀pọ̀ nínú àwọn tí ó ní ẹ̀mí àìmọ́ tí ń kígbe lóhùn rárá jáde wá, àti ọ̀pọ̀ àwọn tí ẹ̀gbà ń bájà, àti àwọn amọ́kùnrin a sì ṣe dídá ara wọn. Kí ni àbáyọrí sí nǹkan wọ̀nyí? Kí ni ó fà ní Samaria nígbà tí wọ́n rí pé ọ̀pọ̀lọpọ̀ ní ìgbàlà, wọ́n gba Jésù gbọ́, à ń wọ̀ wọ́n sàn, a sì ń tú wọn sílẹ̀,
kúrò nínú ìjìyà ìdánilóró àwọn ẹ̀mí èṣù ẹsẹ̀ ìkẹjọ ayọ̀ pípọ̀ sí wà ní ìlú náà. Ayọ̀ pípọ̀ sí wà ní ìlú náà, kì í ṣe báyìí nìkan nígbà tí a bá rí wípé iṣẹ́ Ọlọ́run ó ń fẹsẹ̀ múlẹ̀ láti ọwọ́ wa. Iṣẹ́ Ọlọ́run ó ń fẹsẹ̀ múlẹ̀ pẹ̀lú ìjọ wa. Ó máa ń jẹ́ ayọ̀ àti inú dídùn àwọn ènìyàn Ọlọ́run. Nínú Ezra orí kẹta ẹsẹ̀ ìkejìlá, ṣùgbọ́n púpọ̀ nínú àwọn àlùfáà àti àwọn ọmọ Lefi pẹ̀lú àwọn olórí àwọn bàbá tí ṣe alàgbà tí wọ́n ti rí ilé àtètè kọ́ ṣe, wọ́n fi ohùn rara sọkún nígbà tí a fi ìpìlẹ̀ eléyìí lélẹ̀ ní ojú wọn. Ṣùgbọ́n àwọn púpọ̀ sì hó ìhó ńlá fún ayọ̀. Àwọn púpọ̀ sì hó ìhó ńlá fún ayọ̀, tó bẹ́ẹ̀ tí àwọn ènìyàn kò lè mọ ìyàtọ̀ ariwo ayọ̀ kúrò nínú ariwo ẹkún àwọn ènìyàn. Nítorí àwọn ènìyàn hó ìhó ńlá, a sì gbọ́ ariwo wọn lé òkèèrè réré. Àwọn wọ̀nyí wọ́n jẹ́ ẹni tí a ti kó lọ sí òkú ẹrú tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n bí wọ́n ti ń padà sílé, bẹ́ẹ̀ ni wọ́n kọ́ odi Jerusalemu tí ó ti wó lulẹ̀, tí ó ti fàya. Gbà tí a sì fi ìpìlẹ̀ ilé Ọlọ́run lélẹ̀, tí wọ́n rí wípé yóò jẹ́ àǹfààní fún ọ nísinsìnyí láti máa jọ́sìn, tí wọ́n rí wípé àwọn ti kúrò ní ilẹ̀ àjèjì, àwọn tún wá sí ilẹ̀ bàbá wọn, ibi tí a ṣe ìlérí fún Abrahamu, fún Isaki àti fún Jakobo, wípé àwọn ní òmìnira nísinsìnyí láti sin Ọlọ́run lẹ́mìí àti lótìítọ́. Àwọn àgbààgbà tí ó wà níbẹ̀, pé ayọ̀ tí wọ́n ní ó jẹ́ kí wọn kí ó bó sí ẹkún. Àwọn ọmọdé pàápàá wọ́n kó ìhó ńlá fún ayọ̀. Èyí ni a rí lárọ̀ọ́wọ́tò wa pẹ̀lú bí àwa náà bí a ti rí tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Ṣé a mọ̀ wípé nínú kíláàsì àwọn elédè Yorùbá ni a máa ń wà? A rí wípé bí a bá ti ń wàásù ní Gẹ̀ẹ́sì, ìwọ̀nba tí agbẹnusọ àti ẹni tó ń ṣe ìtumọ̀ tí ó bá lè sọ fún wa, ìwọ̀nba yìí ló máa ta sí wa létí. Ṣùgbọ́n kí la rí? A rí wípé nínú àánú Ọlọ́run, nínú ìpèsè Ọlọ́run ni Ọlọ́run fún àwa elédè Yorùbá ni ó fún wa ní àǹfààní. Àǹfààní tí ó fún wa yìí, èyí ni ó mú adé ẹkùn kọ̀ọ̀kan. Èyí ni a fi rí pé kílarí ni ìsìn Yorùbá ló ń bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀. Kílarí wàhálà tí a ti ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí a máa tẹkọ̀ létí láti lọ sí gbàgádà láti wá sí gbàgádà. Ọ̀nà jíjìn eré ni a rí pé a mú nǹkan wọ̀nyí kúrò. Ni a rí pé àwa pàápàá a lè jókòó ní ìsìn ti Yorùbá, ká kọrin ní Yorùbá, ká gbàdúrà ní Yorùbá, ká ṣíbélì wa ní Yorùbá, ká ka bíbélì ní Yorùbá, ká gbọ́ ìwàásù ní Yorùbá. Àtúnrí kì í ṣe bẹ́ẹ̀ nìkan, wípé kásẹ̀tì tún wà fún wa bí olóyìnbó àwọn onígẹ̀ẹ́sì bí wọ́n ti ń lọ tí wọ́n ń lọ sí ilé ìtajà wa, wípé àwọn fẹ́ ra kásẹ̀tì. Bẹ́ẹ̀ làwa pàápàá la tún yan fandafanda, la sọ wípé elédè Yorùbá ni mí, mo ń fẹ́ kásẹ̀tì Yorùbá. Ṣé ẹni tibí? Ṣé ẹni tọ̀hún? Ayọ̀ ńlá tó dé bá àwa ènìyàn Ọlọ́run, nítorí wípé a rí pé iṣẹ́ Ọlọ́run ó ń fẹsẹ̀ múlẹ̀. Mo kí àwa elédè Yorùbá kú oríire, ò dá mi lóhùn, mo ní mo kí ẹ kú oríire, wípé àwa pàápàá a jẹ́ aláyọ̀. Nísinsìnyí, àwọn nǹkan tí a ti pàdánù rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, iṣẹ́ Ọlọ́run ti ń fẹsẹ̀ múlẹ̀. Àwa pàápàá a ti jẹ́ ẹni tí ó ní ayọ̀ Ọlọ́run. Àdúrà mi ni wípé ayọ̀ tí a ní yìí, wípé ohunkóhun kò ní gbà á lọ́wọ́ wa. Mo ti sọ nípa nǹkan márùn-ún tí ó ń fún àwọn ọmọ Ọlọ́run ní ayọ̀. Ìkíní wípé a ní ìgbàlà, a ní ìdáríjì ẹ̀ṣẹ̀ wa. Ìkejì wípé a ń gbọ́ ìròyìn wípé àwọn ẹlòmíràn wọ́n fi ayé wọn fún Jésù. À ń gba ọkàn wọn là, wọ́n ń wá sí ìjọba Ọlọ́run. Ìkẹta wípé a ní ìdàpọ̀, a ní ìrẹ́pọ̀ pẹ̀lú Ọlọ́run, wípé a ti bá Ọlọ́run làjà, a sì ń rìn ní ọ̀nà tóóró tí ó lọ sí ìyẹn nípẹ̀kún pẹ̀lú Jésù Kristì Olúwa àti Olùgbàlà wa. Ìkẹrin wípé àwọn ènìyàn wọ́n ní ìdáǹde, wọ́n ní ìwòsàn, wọ́n ní ìtúsílẹ̀. Ẹ̀mí èṣù tí ó ti ń dá wọn lóró tẹ́lẹ̀tẹ́lẹ̀, àìsàn tí ó ti ń jẹ gàba lórí wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀, wípé a mú wọn láadáa, a ń tún wọn sílẹ̀. Ìkarùn-ún wípé ọ̀rọ̀ Ọlọ́run, iṣẹ́ Ọlọ́run, wípé ó ń fẹsẹ̀ múlẹ̀ láàrin wa. Ìkẹfà, ó yẹ kí a mọ̀ wípé ayọ̀ máa ń wá sí ìgbésí ayé wa, wípé bí a bá ní ìdáhùn sí àdúrà, ṣé o mọ̀, àwa tá a ti gbàdúrà títí tá a ti yíra ńlẹ̀, tá a ti sunṣúra rí, tá a ti tan àbẹ́là,
ta ti lo sori oke ta ti lo seti okun ta ti gba awe funfun ta ti gba awe biribi a ti gba gbogbo awe to wa laye teyan le gba sugbon sibe sibe ko si idahun adura gbata wa ba jesu pade were lo se fun wa baba tin kunle baba ti ran olorun leti awon ileri re be n olorun se fun wa boya wa si ipejopo ni bi a tin daruko jesu be lo nwo wa san be lo nwo omo wa san bi alakala ba ti ewa bi nkankan ba ti ewa baba ti ji ta ba ti ke pe oruko jesu be ni alaafia olorun be ni iye olorun be ni agbara olorun be lo nwo igbese aye wa eyi ma fun ni ayo nigba ti a ba ri wi pe nisisiyi lai logu nisisiyi lai wu ebo nisisiyi lai gbe ebo kaakiri si ikorita nisisiyi lai lo ba awon yemi wo awon woli yemi wo yetinu wo yeteyin wo lai tun lo ba enikan mama arugbo kan ko ma fowo te wa nu ko ma fowo sibi ti o ye ko fowo si lai se iru ohun ko nbe baba tin kunle tan gbadura tan ke pe oruko jesu loruko jesu gbogbo awon emi esu gbogbo awon inira gbogbo awon ira won po ra ni igbese aye wa yi to ayo loto je ke wo johanu Johanu ori ikerindinlogun ese ikerinlelogun Johanu ori ikerindinlogun ese ikerinlelogun ati ni ijo na eyin ki yo bi mi lere onkon looto ni mo wi fun yin olukuluku onkon ti eyin ba bere lowo baba le oruko mi ohun o fi fun yin ese ketalelogun ni mo kayi wa lo si ese ikerinlelogun bayi titi di sisiyi eko ti ibere onkon le oruko mi e bere e o si ri igba ki ayo yin ki o le kun nigba ti a ba n gbadura ti a ri we pe olorun da wa lohun eyi ma n fa ayo popo wa sinu igbesi aye wa ikeje nigba ti ise iyanu to ba n fa han ni igbesi aye wa awon meriri awon to je wi pe a ko gburo re ni bi kibiri nigba ti a ba n gbadura ti olorun se awon nkan nla awon nkan bantabanta awon nkan to kamama ni waju awon alaigbagbo ti won se kayefi wi pe bawo ni iru ise iyanu bayi bawo lo se nse ninu aye ta wa yi pe awon eniyan won o gbara won jo won o gbara yile won o fosoke won o lo sori oke won o tan abela bi won ti n pe oruko jesu adi ti n gboran oju nla oju afoju nla awon amokun won di alara sisa ara adida sasa ati opolopo awon ise iyanu miran eyi ma n fa ayo ati inu didun fun awon eniyan olorun wo orin dafidi ori ikerindini adoje orin dafidi okan eji efa ori ikerindini adoje lati ese ikeji si ese iketa nigba naa le enu wa kun fun erin ati ahan wa ko orin nigba naa ni won wi ninu awon keteri pe oluwa se ohun nla fun won oluwa se ohun nla fun wa nitori naa awa nyo oluwa se ohun nla fun wa nitori naa awa nyo nigba ti a ba n gbo iroyin awon to n sele nigba ti a ba n gbo iroyin bi olorun ti n dahun adura nigba ti a ba n gbo iroyin awon nkan ti olorun se laarin wa yi ma n je ki ayo nigba ti awon keteri awon ti ko lolorun nigba ti awon elese ti won ba n so wi pe mo ti gbọ nipa ile isiyen mo ti gbọ nipa bi olorun se dan adura laarin won mo ti gbọ nipa awon ise iyanu ti olorun se yi ma n je ki ayo ati inu didun ki o ma wa si igbesi aye wa sugbon je ki n bi o le re ibeere kan se nigba ti a ba ri je nikan soso se nigba ti a sese ni igbala nikan soso se nigba ti a ba ti dahun adura wa nikan ni o ye ki omo olorun ki o ma yo rara ye ki a wo Filipi orí kẹrin ẹsẹ̀ ìkẹrin ẹ máa yọ̀ nínú olúwa ní ìgbà gbogbo mo sì tún wí ẹ máa yọ̀ ó ní ẹ máa yọ̀ nínú olúwa níwọ̀n ìgbà tí a ti mọ̀ wípé a wà nínú olúwa níwọ̀n ìgbà tí a ti mọ̀ wípé a kò sí lọ́dọ̀ èṣù mọ́ a kì í ṣe ẹrú èṣù ẹrú ẹ̀ṣẹ̀ ẹrú ayé tàbí ẹrú ẹran ara mọ́ tí a ti mọ̀ wípé a ti dáríjì wá àti dá wa sílẹ̀ à ń gbé inú jésù ń gbé inú wa a wà nínú orí ọ̀fẹ́ ọlọ́run ìgbàlà ọlọ́run ó wà nínú wa a ń yọ ayọ̀ ọ̀run láti inú ayé nísinsìnyí nígbòó ṣe a ó lọ sí ọ̀run níbi tí ayọ̀ kì í dẹ́kun ó ní nígbà tí a mọ̀ wípé a ti wà nínú olúwa ó ní kí a máa yọ̀ ní ìgbà gbogbo ó ní kí a má gbàgbé o ó ní mo tún wí fún yín ẹ máa yọ̀ nígbà wo
ni ari wepe oye ki omo Olorun ki o ma yo ni igba gbogbo ni oye ki a ma yo bi ari je oye ki a yo bi o da bi eni pe o ku die fun wa oye ki a yo bi ati gbadura ti Olorun ti dahun lese kese oye ki a ma yo sugbon bi atun gbadura ti Olorun ti o fe dan igbagbo wa wo ti Olorun ti o fe mo boya a feran ohun ju awon nkan ti a n bere lowo ohun lo tabi a n si ohun nitori awon nkan ti a n ri gba lowo ohun ti o dese duro die ti o fe mo kini ati akosi ohun kini ife ti a ni si ohun kini a o se kini a o so bi ohun ko ba dahun lese kese iru igba be ti a mo we pe Olorun yire wa wo ni o Olorun dan wa wo ni o Olorun fe wo ohun ti igbekele wa o ti ayo wa to duro le lori iru igba be ni o ye ki a ma yo bi o dabi eni wo pe ko si ohun ti o ye ki a je a o ti ni won to abi ani inu ni bi ni tabi o dabi eni wo pe a n so awon eniyan ninu ni bi ni yi won so won sinu ewon tabi o dabi eni pe ibanuje wa abi a padanu awon kankan nitori pe a mu iduro wa gege bi onigbagbo tabi a ni awon isoro ti o le ponran tabi o dabi eni wo pe a wa ni iwaya ogun ija ogun ninu aye yi o ye ki a ma yo ni igba gbogbo tele mi ka lo si bibeli ninu habakuku ori keta lati ese iketa dilogun habakuku ori keta lati ese iketa dilogun bi igi opoto ki o tile tana ti eso ko si ninu ajara ise igi olifi yo si je asedanu awon oko ki yo si mu ounje wa a oke agbo eran kuro ninu agbo owo eran ki yo si si ibosomo ki yo si ni ibosomo sugbon ninu nkan wonyi oni sibe sibe emi o ma yo ninu Oluwa emi o ma yo ninu Olorun igbala mi o nso fun a wi pe bi o ti le je wi pe oda wa bi o ti le je wi pe iyan ja bi o tile je wipe a ori je to bi o tile je wipe ise eran osin wipe won o lere to bon se ri tele tele bi o tile je wipe ise oko tabi ise awon agbe wipe ko gberu ko lo soju bi o ti ye ki ori oni sibe sibe oni emi o ma yo ninu Oluwa emi o ma yo ninu Olorun igbala mi kini ayo be ki lo ma nfa ni igbese aye wa wese kokandinlogun Oluwa Olorun si ni agbara mi o ni ohun o si se ese mi bi ese agbonrin lori ibi giga ni mi ni yio mu mi rin o n so fun a wipe bi a ba yo ninu Oluwa ni akoko wahala bi a ba n yo ninu Oluwa ni akoko inu nibi ni bi a ba n yo ninu Oluwa ni igba gbogbo wipe o daju wipe iyipada rere yio de yio mu wa goke yio gbe wa ga yóò mu wa ní ìtẹ̀síwájú yóò mu wa lọ sí ibi gíga mo sọ lẹ́ẹ̀kan wípé lákòókò inú ni bí ni pẹ̀lú ó yẹ ká máa yọ̀ nínú Olúwa bí a bá ń ṣe fìtínà wa bí a bá kọjú ìjà sí wa bí ó bá dàbí ẹni wípé a ń sọ̀rọ̀ wa gẹ́gẹ́ bí a ti bí a ń pẹ̀ gan wa nítorí wípé a gbàgbọ́ nínú Jésù Kristì ó yẹ kí a yọ̀ ọ̀run ayọ̀ ìgbàlà Ọlọ́run kí ó wà ní ìgbésí ayé wa ìṣe àwọn apọ́sẹ̀lì ẹsẹ̀ orí karùn-ún ẹsẹ̀ ogójì àti ẹsẹ̀ ogójì lẹ́kan ìṣe àwọn apọ́sẹ̀lì orí karùn-ún ẹsẹ̀ ogójì àti ẹsẹ̀ ogójì lẹ́kan wọ́n sì tẹ̀ sí tirẹ̀ nígbà tí wọ́n sì pe àwọn apọ́sẹ̀lì wọlé wọ́n lù wọ́n wọ́n sì kìlọ̀ fún wọn pé kí wọ́n má ṣe sọ̀rọ̀ lé orúkọ Jésù mọ́ wọ́n sì jọ̀wọ́ wọn lọ́wọ́ lọ kí wá ni wọ́n ṣe nígbà tí wọ́n ti lò wọ́n nígbà tí wọ́n ti ṣẹ́ wọn níṣẹ́ nígbà tí wọ́n ti fìtínì wọn báyìí tí wọ́n sì ti kìlọ̀ fún wọn tí wọ́n sọ fún wọn pé ìyà púpọ̀ ni yóò dé bá wọn bí wọ́n bá tẹ̀síwájú láti máa wá sí orúkọ Jésù wẹsẹ̀ ìkọkànlélógójì nítorí náà wọ́n sì lọ kúrò níwájú àjọ ìgbìmọ̀ wọ́n yọ̀ wọn ò bànújẹ́ o wọ́n yọ̀ wọn ò sọkún o wọ́n yọ̀ wọn ò kérora wípé èwo ló dé bá wọn yìí kí ni tí wọ́n gba Jésù Kristì gbọ́ ó ní wọ́n ń yọ̀ nítorí tí a kà wọ́n yẹ sí ìyà yìí jẹ nítorí orúkọ rẹ̀ nítorí bẹ́ẹ̀ ó yẹ kí àwa pàápàá kí a máa yọ̀ nínú Olúwa bí a tilẹ̀ ní wàhálà díẹ̀ bí a tilẹ̀ ní inú nibí ni ó yẹ kí a máa yọ̀ nínú Olúwa
awon apostle ti an kan nipa won yi igba kan wa igba kan de ni igbesaye won ti ari wo pe won ti le so won sinu tubu sugbon sibe sibe ninu ni oganjo oru ninu tubu yi ni won be si ni yo je ti awo ise awon apostle ori 16 eso eke dogmo sugbon laarin oganjo paul on sila n gbadura won si korin yin si olorun awon ara tubu si teti si won lojiji isele nla sise tobe ti ipile le tubu mititi ogan gbogbo ilekun si si ide won si tu sile o se se ki ari enikeni ninu wa ki o ma so pe ah ohun ti ka iri o ka ri se o nse nigba ti o ba bo sinu wahala se o nse bayi se o gbadura se o korin se o yo ni waju oluwa e ni ari wepe awon won yi se bi won tin yo ni waju oluwa ti won so fun olorun wepe ah olorun adupe lowo re o je olooto o je eni giga o je eni to ju ogba awon eniyan lo o je eni to wa lati ayeraye titi de ayeraye bi won tin yin oluwa logo bi won tin korin yin si oluwa bi won tin yo ni waju oluwa ninu wahala won ninu ile tubu ti won wa ni ari wepe isele nla sele logan ni ari pe gbogbo ide awon ni tubu yi awon ti o wa ninu tubu igbogbo ide won ja atun won sile awon ilekun ti a ti ti pa tele tele ni ari pe won se won sile pelu agbara olorun bi awa paapa ninu bi ni ninu wahala wa ninu iyan ninu airije bi abale korin si olorun bi abale gbadura ni waju olorun bi abale ma dupe fun awon nkan ti olorun ti se fun wa tele tele a ri wo pe ide wa yo ja awon wahala wa a o mu won kuro wo bi aba wa ninu ibanuje paapa o ye ki a ma korin si olorun o ye ki a ma gbadura si olorun o ye ki a ma yo ni waju oluwa ni igba gbogbo ni o ye ki a ma yo ninu korinti keji ori kefa ese ikewa korinti keji ori kefa ese ikewa bi eni ti o kun fun ibinuje sugbon awa n yo ni igba gbogbo eyi ni itara ati ilepa awon omo olorun eni ari eyi ari iwa bi olorun ti awon eniyan wonyi ni o ni bi eni ti o kun fun ibinuje e je pe ki se ibanuje die ni paul apostle ni o ni o dabi eni pe awon nkan wonyi won wa si oju kan latotun latosi lati waju lati eyin o ni bi eni ti o kun fun ibinuje ni sugbon sibe sibe awa n yo ni igba gbogbo nitori be o ye ki a ma yo ni waju oluwa bi o ti le je we pe a padanu awon nkan kan ti mo ti so tele tele nitori pe a mu iduro onigbagbo nibi ise nitori pe a mu iduro onigbagbo ninu ebi wa nitori pe a ko gbojege fun awon eletan fun awon ti o wa ninu aye awon molebi wa ti won fe ki a koju si won ki a si ko eyin si Jesu Kristi a ko gbojege a ko peyida nitori be o sese ki a padanu awon anfani die die lati odo won sugbon sibe o ye ki a ma yo ninu oluwa ninu heberu ori kewa heberu ori kewa ese 24 nitori eyin ba awon ti o wa ninu ide kedun e si fi ayo gba ikolo eru yin e si fi ayo gba ikolo eru yin nitori eyin mo ninu ara yin pe eni oro ti o wa titi ti o si dara ju be lo li orun eni ari ti awon onigbagbo ti isaju ti won se we pe nigba ti a ko won leru we pe nigba ti a je won niya we pe nigba ti a re won je we pe nigba ti a gba eto won lowo won e ti won iba fi bohun e ti won iba fi ma raun e ti won iba fi ma so we pe olorun ki lo de ki won ma fi were pe olorun lejo sugbon ari we pe won yo ni waju oluwa ni akoko ti a tun ni awon wahala miran je ki a wo peteru kini lati ori 4 lati ese 12 lati ese 13 o ni olufe e ma se ka idanwo ina ti nbe laarin yin eyi ti o de si yin lati dan yin wo be ni pe ohun ajeji le o de ba yin o se se ki idanwo ti joni bi ina idanwo ti n da okan ru gege bi ina ti n da gbo nkan ru idanwo ti o le pupo o ni olufe eyin eniyan olorun e ma se ka idanwo ina idanwo ti o le la npe be idanwo ti n joni lara la npe be idanwo ti o dabi eni pe a ko riro eyiri la npe be oni ti n be laarin yin
èyí tí ó dé sí yín láti dán yín wò, láti dán ìgbàgbọ́ yín wò, láti dán ìfẹ́ yín sí Ọlọ́run wò, láti dán ìjólóòtọ́ yín wò, láti dán ìfara ẹni rúbọ ìjọwọ́ ẹni lọ́wọ́ fún Ọlọ́run, láti dán wò, láti dán gbogbo àwọn ìlérí tí a ti ń ṣe fún Ọlọ́run, má jẹ̀mú tí a ti ń bá Ọlọ́run dá, láti dán wọn wò. Ó ní àwọn ìdán wọ̀nyí tí ó dé sáàrin wa, láti dán ìgbàgbọ́ wa wò, láti dán ìfẹ́ wa wò, láti dán ìjọwọ́ ẹni lọ́wọ́ tí a ní, láti dán wò. Ó ní bí ohun àjèjì tí ó dé bá yín, ṣùgbọ́n níwọ̀n bí ẹ̀yin ti jẹ́ alábápín ìyá Kristi, ẹ máa yọ̀, kí ẹ sì lè yọ ayọ̀ púpọ̀ nígbà tí a bá fi ògo rẹ̀ hàn. Nítorí bẹ́ẹ̀, ẹ jẹ́ kí a máa yọ̀ ní ìgbà gbogbo. Ní ìparí, jẹ́ kí a wo ohun tó máa ń ṣẹlẹ̀ bí a bá ní ayọ̀ Ọlọ́run yìí ní ìgbésí ayọ̀, ní ìgbésí ayé wa. Bí a bá fi ayọ̀ gba ohun gbogbo, inú níbí ni dé ni, ìyàn ló dé, tàbí àìríjẹ, tàbí àìríṣẹ́ṣe, tàbí inú túbú ni a tilẹ̀ fi wá sí nítorí ìgbàgbọ́ wa nínú Kristi, tàbí ìbànújẹ́ ni, tàbí ó pé a ní ìkólọ ẹrù àbí dúkìá ayé yìí, tàbí a ní àwọn ìdánwò bí iná tó ń jóni, tàbí a ní àwọn ogun tó ń jà yí wa ká. Kí ni ó yẹ kí a ṣe? Bí o ti rí nínú Bẹ́ẹ̀lì, ó yẹ kí a máa yọ̀. Bí a bá ń yọ̀ bẹ́ẹ̀, kí ni àwọn nǹkan tí yóò ṣẹlẹ̀? Jẹ́ kí a wò ó àpẹẹrẹ kan ní ìgbésí ayé ọba kan nínú Bíbélì, nínú Chronicle kejì. Chronicle kejì orí ogún. Chronicle kejì orí ogún láti ẹsẹ̀ ìkíní. Ó sì ṣe lẹ́yìn èyí tí àwọn ọmọ Moabu àti àwọn ọmọ Amoni àti nínú àwọn ọmọ Edomu pẹ̀lú wọn gbé ogun tọ Jehoshaphati wá. Ẹsẹ̀ ìkẹta, Jehoshaphati sì bẹ̀rù, ó sì fi ara rẹ̀ sí àti wá Olúwa, ó sì kéde ààwẹ̀ já gbogbo Júdà wo. Ẹsẹ̀ ìkọkànlélógún, ó sì bá àwọn ènìyàn náà gbèrò, ó bi wọn pé kí ló yẹ ká ṣe, nítorí wàhálà ti délẹ̀, ogun ti dé, kí ló yẹ ká ṣe? Kí ni àmọ̀ràn tí wọ́n fẹ́ fún òun gẹ́gẹ́ bí ọba? Kí ni ìgbésẹ̀ tí ó yẹ kí a gbé kí ogun yìí kí ó lè parí? Nítorí àwọn ènìyàn wọ̀nyí, bí wọ́n bá jẹ́ kí ogun yìí kí ó máa tẹ̀síwájú, ó dájú wípé ohun tí ó máa ń ṣẹlẹ̀ lẹ́yìn ogun ni pé wàhálà, ìyàn, àìríjẹ yóò dé. Inú níbí ni yóò sì dé. Bí àwọn wọ̀nyí bá ṣẹ́gun wọn, wọ́n máa fìtí wọn na wọn, wọ́n máa ṣe wọ́n ní wàhálà. Ó ṣeéṣe kí wọ́n kó àwọn mìíràn nínú àwọn jagunjagun wọn, kí wọ́n kó wọn lọ sí ilé àjèjì, kí wọ́n sọ wọ́n di ẹrú. Ìbànújẹ́ púpọ̀ ni ó sì máa ń tẹ̀lé irú nǹkan bẹ́ẹ̀, nítorí pé a ó ya ẹbí nípa, a ó mọ bàbá kúrò, yóò kó ìyá àti àwọn ọmọ láì sí olùpèsè àti olùtọ́jú fún wọn. Ó ṣeéṣe kí a rí wípé a ó ba ọ̀pọ̀lọpọ̀ dúkìá, ọ̀pọ̀lọpọ̀ ilé, ọ̀pọ̀lọpọ̀ ohun ìní wọn jẹ́ nítorí ogun yìí. Ó ṣeéṣe kí ó mú ìdánwò ńlá bá wọn. Ogun yìí ó jẹ́ ohun tí ó bà wọ́n lẹ́rù. Ṣùgbọ́n nígbà tí Jehoshaphati tí ó rí ogun ńláńlá tí ó dé bá wọn yìí, àwọn ọba kẹfẹ̀rí tí wọ́n parapọ̀ tí wọ́n ń fẹ́ láti ṣẹ́gun wọn, ó gbìmọ̀ pẹ̀lú àwọn ènìyàn rẹ̀ wípé kí ni kí ó yẹ kí a ṣe, kí ni ìmọ̀ràn tí wọ́n fún. Ẹsẹ̀ ìkọkànlélógún lẹ́ẹ̀kan sí, ó sì bá wọn àwọn ènìyàn náà gbèrò, ó sì yan àwọn akọrin sí Olúwa tí yóò máa yin ẹwà ìwà mímọ́ bí wọ́n ti ń jáde lọ níwájú ogun náà, àti láti máa wípé ẹ̀yin Olúwa, nítorí tí àánú rẹ̀ dúró láéláé, àwọn wọ̀nyí yọ̀ níwájú Olúwa. Wọn kò tí ì ṣẹ́gun, ṣùgbọ́n wọ́n ń yọ̀. Wọn kò tí ì rí ìparí ogun yìí, ṣùgbọ́n wọ́n ń yọ̀. Àwọn ọ̀tá wọn sì ń lépa wọn, ṣùgbọ́n wọ́n ń yọ̀. Ǹjẹ́ ẹ̀wọ̀n ń ṣe bẹ́ẹ̀? Nígbà tí àwọn ọ̀tá wà nítòsí, nígbà tí ó dàbí ẹni wípé wàhálà wà fún, ǹjẹ́ ń yọ̀ nínú Olúwa? Wẹ́sẹ̀ 22, nígbà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní kọrin, tí wọ́n sì ń yin Olúwa, Olúwa yan ogun ẹ̀yìn sí àwọn ọmọ Amoni àti Moabu àti àwọn ará òkè Seiri tí ó wá sí Júdà, ó sì kọlù wọn. Báyìí ni a rí pé ìṣẹ́gun dé. Ìṣẹ́gun lè dé fún àwa náà bí a bá ń yọ̀ nínú Olúwa, bí a bá ń kígbe sí Olúwa, bí a bá ń kọrin ní iwájú Olúwa. Ó yẹ kí a dìde dúró, ó yẹ kí a sọ fún Ọlọ́run wípé àwa ń yọ̀ níwájú rẹ̀, ó yẹ kí a kọrin níwájú Olúwa, ó yẹ kí a rìn níwájú Olúwa, ó yẹ kí a sọ fún Ọlọ́run wípé a ti di ti Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, nínú wàhálà, nínú ìyàn, nínú ìpọ́njú, nínú níbini, nínú ohunkóhun tí ó lè dé bá nínú ayé yìí, wípé a ó máa yọ̀ níwájú Olúwa. Gbé ohùn rẹ̀ sókè kí o yọ̀ níwájú Olúwa. Àwọn wọ̀nyí nígbà tí wọ́n rí ogun,
nigba ti won ri wahala ki se ko won be pe olohun se ti bi fun mi olohun se ton fun mi nibi ti won tin yo nibi ti won tin korin nibi ti won tin yo ayo inu didun si oluwa nibe ni ari wi pe isegun je ti won nitori be ki pe oluwa so fun oluwa ki o yo ni won ji oluwa wi pe bi awon wahala won yi ti le wa sibe sibe emi o yo ni won ji oluwa olorun igbala mi.

ṣe àyẹ̀wò rẹ̀ ní àgọ́ ara rẹ̀ kí o rí ohun tí Ọlọ́run ti ṣe kí o sì jẹ́ kí a mọ̀ nípa rẹ̀ andro de o.